ilé tán ti ń gbọ́ wa ń bi iṣẹ́ tán ti ń gbọ́ wa inú mọ́tò tán ti ń gbọ́ wa bí gbogbo tán ti ń gbọ́ wa lórí ibùsùn tán ti ń gbọ́ wa ògo ògo ògo ògo ògo ògo ògo ní fún ọlọ́run lókè ọ̀run o títí láyé la máa gbé ọlọ́run ga adúpẹ́ àtúntìdé ètò àkọ́kọ́ nìyí nínú oṣù kẹjọ àṣálẹ̀ ìdájí kan pẹ̀lú olúwa àkọ́kọ́ nìyí nínú oṣù kẹjọ ó wá jẹ́ ọjọ́ kẹfà nínú oṣù kẹjọ ní ọdún 2026 ọlọ́run àgbáyé lẹ́ẹ̀kan sí gba ọpẹ́ wa títí láéláé lọ́pẹ́ wa lọ́dọ̀ rẹ ẹ̀yin náà ẹ̀kọ́ ni ẹ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run lè títí láéláé lọ́pẹ́ wa lọ́dọ̀ rẹ títí láéláé lọ́pẹ́ wa lọ́dọ̀ rẹ bàbá ọpẹ́ wa lọ́dọ̀ rẹ ọpẹ́ wa lọ́dọ̀ rẹ ọpẹ́ wa lọ́dọ̀ rẹ ẹ̀yin náà ẹ wo orin kan nú ọkàn yín bẹ̀yẹn kẹ́ẹ̀kan tí ẹ kọ́ pé.

0: lanu julo ajewo pe won lo mi o abari ese ti oni jo ba wa rin ajo osu yi nje layo olu e fa adun dariji
1: amen
0: tabari re koja olu e fe je krise we danu
1: amen
0: baba o me mimo bi mo se ti wi to de se leri ati ba lo oluwa o ya ba wa lo
1: amen
0: a o ma yin o
1: amen
0: ogun ni folo lo ke o jesu oluwa wa
1: amen
0: amen amen loruko jesu adupe nibi kibi te ba tin lori ofe lati gbo wa tabi wo wa asale idaji kan pelu oluwa o na lo tu ti gori afefe bayi lagelu 96.7 fm okay to gaju awon okay lo nilu ibadan ibe la wa loruko olorun ati igbimo alase nikan niyi awa nkiyin loruko baba kabiyesi oba adebayo akande la nkiyin o loruko olorun la nki gbogbo eyin te gbo wa o tunde owo lawo oni oga agba nikan ni wa mejeji bena ni kebuge akigbenga laiwola deti itunu la moju ero wa lagbara lowo olorun loni a o jo gbadun olorun bi olorun tin be temi e wa bena ni lekan si awa iko eto yin na awa nle ola oluwa bena ni samuel akintoye ara iko eto yin ni Moses oluda ni ara iko eto yin ni David Olatoye Ombele Aborode o se pataki kayin baba yen o se pataki kayin baba yen logo o se pataki kayin baba yen logo ka gbe baba yen ga abala meta ni to yi ni o boya yin se se lori ofe ati darapo mo wa fun igba akoko ni ori igba ni ona bala akoko eri labala keji wakati adura ni abala keta olorun lo mo ma gbe to yi kale tori pe jesu oluwa soro ni matthew 13 ni verse 25 and 26 pe nigba ti eniyan sun ota re wa o si fun epo sinu alikama o ba ti e lo oni nigba ti ile mo ti ewu re wa wu jade awon mo ba le ri mo ni irugbin rere lo le fun sibi bo lo si wa je pepo debe o ni ota lo se leyin mo sọ lórúkọ abatọmọ ti ẹmí mímọ ọlọrun tá à ń pè tó ń finá dáhùn irúgbìn ọ̀tá nínú ayé rẹ kò tí ẹ ní ráàyè tó bá dẹ̀ jẹ́ pé ó ti wà ń bẹ̀ ọlọrun yóò fàtú fún ara rẹ ọwọ́ agbára ọlọrun mo ní yóò fàtú o àwa onífọ máa sọ pé irúgbìn oṣó jáde kúrò lára mi irúgbìn ajẹ́ ó jáde kúrò lára mi lórúkọ jésù ó ní mo pàláṣẹ wípé jáde jáde já nínú ayé gbogbo wa ó irúgbìn ayé ó jáde kúrò lára nínú ilé yẹn nínú ẹbí yẹn irúgbìn ọta ó jáde kúrò láyé wa lórúkọ jésù ó làwọn pàláṣẹ wípé jáde jáde jáde gbogbo irúgbìn tí ọlọ́run kò gbìn èyí tó lalẹ̀ wù nínú ayé ẹnì kankan bọ́lọ́run ti ń bẹ tí ẹ̀mí ẹ wà iná fàájú o lórí ètò yìí lónìí okun kẹ́kẹ́ ẹ máa jẹ́ àwọn tí ọba tí lórí ọ̀fẹ́ láti dí ọ̀rẹ́ pè wọ́n o bẹ́yìn bá dẹ̀ tí lórí ọ̀fẹ́ àti wà ń bẹ̀ ní lágínú 96.7 fm lórí facebook ẹ ṣí ààrẹ tó bá sì jẹ́ wípé kétẹ̀tìkà náà rẹ wà ẹ ṣí ààrẹ lágbára lọ́wọ́ ọlọ́run ẹ gbádùn ọlọ́run lónìí ẹ gbádùn ọlọ́run ajínrere káyọ̀dé ìyébọ̀dé lè mí jẹ́ ìbí a mọ̀ wípé mo gbé gújà mo ṣẹ́gun egungun mo gbọ́ òrìṣàjà mo mú òrìṣàmọ́lẹ̀ ìgbà mo gbìyànjú àti bá ọlọ́run ọba jà gbangba ọlọ́run ọba mà dá mi ṣé ẹni ọlọ́run bá ti dá ò ṣe farawé èmi náà kú kúkọ́ ìbá wá ṣe pé olúwa tó wà pẹ̀lú mi ni kí ni ìbá máa wí ní ìsinsìnyí òun lèmi ṣe máa wí pé ojú olúwa
1: òun wò mí
0: ó sì wò yí gbogbo wa pátá ní kámẹ́rà ọlọ́run lọ yà sílẹ̀ o adúpẹ́ adúpẹ́ torí pé lágbára lọ́wọ́ ọlọ́run àjọ gbádùn ọlọ́run ni ètò àkọ́kọ́ nìyí nínú oṣù kẹjọ gẹ́gẹ́ bí mo ti wí jẹ́jẹ́ mọ̀ wí pé oṣù kẹjọ tá à ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí ó gbé

0: kàbíyèsí rẹ
1: o ìyanu lorúkọ rẹ alágbára ni bàbá mi tó ti wá káyé ó tó wá
0: kàbíyèsí rẹ
1: o àìkú àìsá olódùmarè ọba lórí gbogbo ọba ìwọ lọba tó ń gbani lọjọ ìbí ìwọ lọba tó ń gbani ìwọ lọba tó ń lani ìwọ lọba tó ń yọni ìwọ láìkú ìwọ láìsá ìwọ láìdìbà jẹ ọba ńlá tó lọ kánrin kése ọba ń gẹlì ọba ènìyàn mímọ mímọ mímọ ọba táwọn ọrùn ń sọrọ nípa tókù rẹ ọjọ dé ọjọ ń fọwọn òkúrukú fi
0: sẹrẹ
1: ẹ la gbogbo ayé já nínú rẹ la gbé pàgọ ìyìn fún ọrùn bàbá mi agékújẹ mọ̀rànrọ̀ ọgbọ̀n ajigiderù
0: oògùn
1: ọlọ́run tó kóná kọ́ra bí a
0: sọ
1: ayérayé nínú ayérayé ọba ńlá tó lọ kánrin kése
0: ìwọ
1: la fògo fún ìwọ la fìyìn fún bàbá tí ń gbẹbọ ìyìn tàpá sórí
0: sàyẹ
1: pọ́ fún wa lórí ọ̀fẹ́ láti rọ́jọ́ kẹfà oṣù kẹjọ ọdún ya 2026 lórí ètò
0: àṣálẹ̀
1: ìdájí kan pẹ̀lú olúwa a sọ pé ó ṣe é
0: bàbá
1: mi káyọ̀dé òye ebọ̀dé sọ pé ó ṣe
0: é
1: àwọn ìgbìmọ̀ nílágẹ̀ẹ́lú sọ wípé ó ṣe é.

0: Yesu bebe mi o ma jen taraka laye mi gbogbo okan to lori ofi ati gbo wa o ni taraka
1: amen
0: ati mi ati yin a o ni taraka o 09123708675 ni ju opo ibanisoro wa kileri sori yi e ri pe alagbede wa nlorin loju kan o ni nta fe yo jade nisin ba sile ku fun won ti wa nbe 09123708675 or plus 234-814-249-1006 ni oju opo ti e ma pe wa si wa ti n kale ko Dixon oju opo ti e ma pe wa si oju opo meji yen eyin te wa lokere plus 234-814-249-1006 ayin ti wa nibi 09123708675 oni oju opo ti e ma pe wa si hello sir o oluwa se wo adupe oluwa lo ku sise re
2: wa sagbara do fun
0: ami ateyin na alagba steven olowo e a ranti da ko yin la role ana sugbon ati mo won yin
2: oluwa se iwo le ajo wa ni adúró tí ó dúró kò ní jogún òfo adúró títí di àkókò tí lérí ọlọ́run máa ṣe
0: ó dáa kéèyàn dúró dìgbà tí lérí rẹ̀ ó ṣe
2: a máa wá wa kó wa kiri a fọkàn sí pé ọba tó lè gbá ní tó lè lámí òun ni jésù kristo
0: kábíyèsí olódùmarè
2: ká fi gbogbo ìgbẹ́kẹ̀lé wa
0: láti
2: ṣe lọ́wọ́ òun yẹn nǹkan tó ń sọ fún wa nìyẹn o
0: ká fi gbogbo ìgbẹ́kẹ̀lé wa sínú kristi tó lè gbani ẹ ṣe God bless you ẹ má bá wa bọ̀ bí ọlọ́run ti ń bẹ tẹ́mi ẹ wà orí ọ̀fẹ́ rẹ kò ní tó láyé yín ẹ ṣe ẹ jẹ́ àwọn ẹlòmíì lójú òpó ka ẹjáwó èèyàn bíi méjì torí mo fẹ́ káyètì torí abala ìrí lájàpọ̀ mọ́ àdúrà hello olúwa ló ń kú iṣẹ́ rẹ o a kú àjìn a kú ìdájí àmì olúwa ṣíwọ́ ẹ bá ń gbóhùn sókè díẹ̀ ogun ni fọlọ́run lókè ọ̀run àmì ohun àtẹ̀yìn náà o àmì lè ṣe lágbèlú òní bàjẹ́ àmì ohun bó tiẹ̀ jẹ́ pé òun yẹn ó lọlẹ̀ mo mọ̀ pójú oorun lẹwà tàbí ẹ̀fẹ́ pariwo ládùúgbò tẹ wà.
2: Bàbá mo fi iṣẹ́ ìrànṣẹ́ yìí mo fi ṣe àwọn ìránṣẹ́ ọlọ́run bíi tí mo fi ṣe wọ́n wọ́n jọ̀wọ́ bí ẹ̀yìn ní àti ọba wa sọ sí wọn
0: nísì báyìí kíní ìsókè gbọ́n bàbá yìí dáadáa ọ̀rọ̀ gidi náà sì ń sọ ẹgbọ́n sókè díẹ̀ ẹ̀dá kan. káwọn ìránṣẹ́ ọlọ́run fìbàjẹ́ sílẹ̀ tí ó bẹ ìlú wò
2: iṣẹ́ oníkálùkù ọlọ́run adé ti
0: fi
2: ẹ̀ owó jọ̀ọ́ ọlọ́run mo fi pé iṣẹ́ ọlọ́run ti fi
0: ẹ̀ṣẹ́ ẹ̀ dárúkọ yí o. Ọ̀dà ẹ̀ṣẹ́ ohun tí èyàn sáyẹn sọ ni pé gbogbo àwa ìránṣẹ́ Ọlọ́run pátá jákèjádò àgbáyé tá a bá ń gbọ́ ètò yìí wípé kí oníkálukú kó fìwà àbàjẹ́ sílẹ̀ o kó oníkálukú mọ̀ ṣe búburú ẹni bá ń ṣe kà inú ìránṣẹ́ Ọlọ́run kọ́ mọ̀ ṣe mọ́ gbogbo èèyàn ni àti ìránṣẹ́ Ọlọ́run àtẹni tó pera ẹ̀ lọ́mọ Ọlọ́run ẹ má jà ṣe ká o ẹ má jà ṣe bi o ẹ̀lọ́ o torójú
1: torójú
0: ojú olúwa ń wò mí ń wò yín o.
1: Orin mi sí lórin mi ó ní ká dúró ti olúwa kẹsẹ̀ wa kọ́ mọ̀ ṣe
0: ká dúró ti olúwa kẹsẹ̀ wa
1: mọ̀ yẹ ọwọ́ wa ló sì wà ká dúró ti olúwa di ìkẹyìn ìgbà yẹn láà tó lè kóòrè
0: gbogbo ìta bá ṣe
1: bẹẹni ti tó yé mi sínú
0: bó ṣe yé eyín sí màmá màmá fẹ̀rù ní ká pé ká dúró ti olúwa pé kò so ohun tó lè dé lókè tábìlì lẹ́ẹ̀.

0: gbogbo agege la n wo gbogbo area pen cinema yen la n wo gbogbo e lo gbogbo e lo rere mo ni eh ibi ah ibi ibi da gan pe nkan kan nigba to ya lo ba ku yara kan awon ti fe ma lo mba pada mba side kun yara yi sisi ti mo side kun yara yi mo de aye ye ma bo eru magele kini fresh blood fresh blood inu gbogbo yara yen fresh blood nibe mo ni o se o jesu a o ma ya o se o jesu olorun ayo mi o se o jesu a o ma ya ba gbope ta mu wa fun wo ni kachi kabani abaso ka e lo ba ni bo le mo wa san o mo ni ah ola ni ola ola la la nbo wa san wo mo ola la nbo wa san wo ola ni ola la nbo ba se ku nbe niyan o ta ba ti wa lo iba ma se pe oluwa to wa pelu wa bo oluwa o ba ti wa pele niyan bo ba ti fi ona re le oluwa lowo eh awon eniyan lona ko ni e gbo mi beyan ba gbaru ile be to gbaru office be yo ma pawo folowo ni
1: be ni
0: bo ko si gbogbo n teyan mu de be boya ni o le mu yo boya ni o le mu gagawo kan bo ta nbe mo tori yo ba gbesi jade nbe ni nibo ni won na wo nibo na pari ise re si loruko oba tomo ti e mimo eni to laye atorun a sawari e
1: amen
0: gbogbo bi ti a o le de ibi ta o le te ise mi mimo niyan oni lo lati fi ye re sinu oluwa eyi je gege bi eri o ko to di pe a lo si abala adura e je nwo enikan tabi meji loju opo yi bawo na ti e ti ni riri re ko to di pe a lo ma gbadura ti olorun fi si mi lokan lati nu oro olorun ka fi se abala eri ogun to nje lomi elomi omo o
1: komo
0: ibi ise ogun pari si elomi omo o elomi sakan mo pe on bara awon ninu ogun na ni 091-23-70-86-75 Dixon Itunu ban shile kufa mwenya 091-23-60-23-70-86-75 Hello?
2: Hello?
0: Hello ma?
2: Ya fè lo ni kafadikpe
0: Mama fè lo ni kafadikpe
2: Eshe? Riri re ti mo riri
0: Eina ti ni riri e? Hello ma. Ah, iro ni apa o. Eh, le mo we ni ke ni lori phone eleyi o. Hello ma. Eya, ege ke tun wa pe. Ege ke tun pe. +234 814 249 1006. Ara won bi ti e ti le lori ofe ati wole +234 814 1006 let tun le pe wa si tabi 091-23-70-86-75 gbo mi dada emi ma wi pe hello
3: eku ise baba
0: oluwa ku ise re na
3: adeboye emmanuel ni lati iware
0: alagba adeboye emmanuel god bless you sir
1: amen
3: sir
0: Yes, sir.
3: Riri kan temi na ri.
0: Eyin na ti ni riri ru e.
3: Be ni ni ilu akan ni.
0: Ilu akan.
3: Be ni le ti sele ni 1997.
0: 97.
3: Be a fe lo gbe igi ti a fi lo church to pon pa se se so nigba yen.
0: E fe gege te iru church.
3: Be. So emero re gege ta wa gba ti gi iruko kan.
0: Elero regire girigi iroko to da o ge lule
3: so bo se re lule o wa fe gbe ni so mi so mi so ke ta ti o ge lohun mi so ke ta to wa loke loke mari agada gbe le
0: I so ke ta loke lohun e wo gba won ti ma gbe korigi ti o ma gbe lo ti o ma gbe lo
3: so ati ilarun kamo yawa mo lo
0: o ya ilarun be ni
3: ni mo fi di po mo
0: kai
3: kamo be
0: na fi kamo be
3: mo ni le mi ewu bi kini yi se gba to ni nsin se yemi ti won di aye ran bi si o ti ni ku ba yi
0: kí gìrò kò tó ga débi ìsọ mẹ́ta
3: kábíyèsí
0: olódùmarè.
3: Inú igbó kìdíkìdí bẹ ní.
0: Inú igbó gidi ni.
3: Àwọn kàìdá yẹn wọ́n máa ń rìn gan.
0: Wọ́n rìn ẹbẹ́ni tí ó ẹni tí ó lè gbàdúrà ní olè rin ìkàìdá máa ń rin.
3: Ẹ̀ṣẹ̀
0: fún.
3: Nígbàgbọ́
0: tí wọ́n máa ń rìn ìyá kiri náà ni. Ẹ mọ̀ ọlọ́wọ́ gọgọrọ wà ní fi kọ́gi oko lọ́rùn èèyàn náà ni a ń lọ ọmọ gbé kọ́ bẹ́ẹ̀. Ibi ayé ibi táyé lè dé ni. Àmì ọlọ́run yóò gbà wá lọ́wọ́ ayé. Àmì o. Ẹ ṣe ẹ máa bá wa bọ̀. Ẹ jẹ́ ìwò èèyàn bíi méjì sí ká wá gbàdúrà. Jẹ́ ìwò èèyàn bíi méjì mẹ́ta sí ká wá gbàdúrà. Hello.
4: Hello
0: màá a kú òdájí. Ẹ̀yin náà ti rí irú ẹ̀.
4: Bẹ́ẹ̀ni nígbà tí mo wà ní kíni poli ìbàdàn.
0: Tẹ wà ń poli ìbàdàn.
4: Ọlọ́run ló jọ ọlọ́run tó ń àdúrà yá mi àti ẹnìjọ náà. Ìfàtí ọlọ́run ló yọ mí. Àtẹ̀tẹ̀ tó jọ láyọ̀ tó pè mí pé ọlọ́run tí mo ń kí mi ti máa fi o. Omi kò fi ọmọ sí tó gbá yẹn ti yàrá yẹn tó ṣàṣeyọrí.
0: Pé kò sọmọ skul tó gba yà ẹ̀yin wà ń poli ìbàdàn wá fẹ́ gbalé.
4: Bẹ́ẹ̀ni.
0: Ọlọ́run wa yọ yín ń bẹ̀ wọ́n ní kò sọmọ skul tó gba bẹ̀ tó ṣe àṣeyọrí jáde ń bẹ̀. Ṣé ń gbọ́?
4: Mo wá ní tó bá wá rí bẹ́ẹ̀ orí ni mo máa ti wá bàjẹ́. Mo wá ní jẹ́ pé mo tó kọ́ wá ṣèjì rárá ní sí yẹn rárá. Mo wá lọ mo wá gbé bàbá máa gba ilé yẹn. Mo wá mú omi àdúrà omi àdúrà babalọ́lá ti lọ sórí ètò wọn gbà
0: kan.
4: Wọ́n wá wọn sí mi ilé yẹn. Ọlọ́run yọ ní. Ìbá fún ọjọ́ yìí. Ìbá fún ní ọjọ́ yìí mo wá padà sílé. Nígbà mo padà jẹ́ tí mo wá sùn mọ́jú bàbá yẹn wá bá mi.
0: Ó wá bá yín lójú rán.
4: Bẹ́ẹ̀ ni gbogbo mo rí gangan. Omi tí mo ṣe yẹn mi gbọdọ̀ ṣe mọ́ láéláé. Fún bàbá ṣe bá ni ẹ máa mú èlò ẹ̀ mọ́ ọ̀la. Èmi ti ṣeré yìí lọ. Inú ìgbà bẹ̀yẹ mọ́ o. A máa ṣe àṣeyọrí
0: mi. Bọ́lọ́run bá ti ṣíyàn níyè. Téèyàn bá ti rírú ẹ̀. Kólú ẹ̀ ó tètè bẹ́sẹ̀ rẹ̀ sọ̀rọ̀ ní o. Torí ẹ̀ mọ tó nílé ẹ̀ mọ tó ní nǹkan fi pinlẹ̀ nǹkan ẹ̀. Tó bá rírú ilé bẹ́ẹ̀.
4: Mo wá sọ fún ọ pé bàbá kò dáa. Bàbá gbìyànjú fún ìgbà tó máa di ọjọ́ kẹta. Bàbá yẹn kú.
0: Kai.
4: Bàbá
0: yẹn kú gbà tí ó fi jọ kẹta.
4: Bẹ́ẹ̀ ni 1997.
0: Ẹ ṣe. Àmì ọlọ́run mọ̀ bá wa ṣe o. Àmì o.
4: Kájà
0: aládùúrà. Ẹ ṣe olórí gan nìyẹn. Ẹ ṣe. Ìyáàfin Adéọlá látọlọ́run ṣogun. God bless you ma. Dèsì bá ń gbẹ̀mú ẹnìkan sí káwá sún síwájú. Ẹyẹ rí nǹkan bẹ ayé burú ayé níkà. Ọmọ ayárayá máa ṣèkà bí ẹni pé wọn ò ní kà. Wọ́n ti gbàgbé pé ọjọ́ ẹ̀sán ń bọ̀ ọjọ́ ìdájọ́ ń bọ̀ tó ní kálukú jókòó tí àti ó dùn wájú ìtẹ́ ìdájọ́ láti jíìn tó gbénú ayé ṣe nínú ẹran ara ìbàjẹ́ búburú ìbàjẹ́ rí bá ń sílẹ̀kùn fẹ́nìkan kù yẹn mẹ́nìkan yẹn sì kára máa lọ tẹ̀wájú. Hello sir.
5: Gbogbo ìnálọ́wọ́ ẹ̀ náà tó lórúkọ mi o.
0: Ẹ ṣe sà.
5: Ogunde kan ó ní ayédohun àní.
0: Ayé o. Ayédohun àní túmọ̀ o.
5: Ó láwọn tó ń wá ọkọ̀ rí ọ. Àwọn tó ń wá ọkọ̀ mọ̀ ọ́. Ayé dúdú bí arú. Pupa tó ẹ̀jẹ̀. Kẹ́rí àwọn ìrírí kí ẹ̀ ń sọ yìí. Kẹ́rí ọ̀pọ̀lọpọ̀ ó dáwọ́lé nǹkan.
0: Túmọ̀ jọ láṣeyọrí tó dáwọ́ léwu rere.
5: Àwọn ẹ̀rí dẹ́yìn tó fún wa yìí. Àwọn nǹkan tó ṣẹlẹ̀ náà nìyẹn. Kálukú bá ní kí mo máa sọ experience yẹn. Ilẹ̀ awọ ẹ̀.
0: aye ni ka
5: adura temi ni pe adura ta nku ma gba mi pe Olorun ko fi kini o
0: o ba wa
5: Olorun aye wa ama ti o kun fun den ti yi Olorun in fact den ti o ri ti e mu o
0: ko seri ti o ri ti e mu lona kan tabi ekeji beyin ori nbi ile to gba yo ri nbi shop to gba
1: abi
0: beyin ori nbi shop to gba ibi ise gan to lo elomi aga bi ise elomi jokole lo yara odo ni eh e se
5: olorun a tubo ma fun ni okun ati agbara o
0: ami loruko jesu ami bo sojo mejo ni aba ni ba la tun pada si to kini yen ti won ba gbe si ta lori ofi ati ri eyin be ba si ri e ba ti lo sori Facebook ke te tun ka mo mo nigba ti o ba eto irole ola e ti lori ofi ati ba nbe aye ma le o aye ma ni ka o eleja mi gba mi lowo aye o aye le o loruko aba tomo ti e mememo olorun yo fa anu gba wa dixi tunu je ka lo si abala wakati adura didun wakati adura didun adura loku ta fe gba mo so fun wa awon eri le gbo yi eri afojuri ni o ki se eri aroso oya
6: Jesus lo asoro ni Luke chapter 18 verse 1 we pe o ye ki a ma gbadura ni gba gbogbo ki a ma si sare apostle paul na tun soro ni Thessalonica kini ori kanu ese keje pe e ma gbadura ni aisimi pari pari re oro olorun ni Johannu kini ori kanu ese kenla we pe eyi ni igboya ti a wa ni niwaju re

0: ogo ni fun Olorun loke orun o
1: hallelujah
0: adupe lowo Olorun fun ori ofe to fi fun wa ojo kefa osu kejo odun 2026 6826 hey oje ojo ti Olorun ti seto idande ati itusile fun opolopo awon aye osu yi anise emi Olorun Jehova n to so fun mi ni bi pe ma se nati ohun atẹyin wa ma ko gbagbe pe tori emi o se ohun tuntun kan wakati adura didun mo so wi pe aye nika ṣugbọn mo fẹ ko dupe lọwọ aye raye to le gba lọwọ aye e so pe oluwa mo dupe olorun mo yin ologo tori pe iwo ni aye raye to le gba mi lọwọ aye o ya duwa ni oruko jesu e meme ma o se o olorun mo dupe olorun mo gbe oga aye raye nu awon orun to ngba ni lọwọ aye oluwa o se en to le gba gbogbo awon okan to wo wa to ngbo wa yi lọwọ aye iwo la gbega iwo la fogo fun iwo la fọpẹ fún o olúwẹ ṣe gbanigbani ti a n sáyá ọlọrun ti kì jẹ kí àṣírí òkùnkùn kó bòónú ayé àwọn ọmọ tiẹ olúwẹ ò ṣe olúwẹ ò ṣe olúwẹ ò ṣe ní orúkọ jésù kristi olúwa ni a gbàdúrà wa sọ fún ọlọrun olúwa tó bá ní ẹsẹ tí ò ní jẹ ń bọ lọwọ ayé olúwa fàánú dáríjì mi ó yà dúà ní orúkọ jésù ẹmí mímọ o olúwa tó bá ní ẹsẹ tí ò ní jẹ ń bọ lọwọ ayé tó bá ní ẹsẹ tó bá ní ọtẹ tí ò ní jẹ kí àwọn tó gbọ wà bọ lọwọ ayé àti àwa náà lórúkọ jésù olúwa fi àánú sọrọ olúwa fi àánú ẹjẹ jésù tó sàn ní kálvárì fi sọrọ kó fi ṣe àfọmọ ní orúkọ Jesu Christi oluwa ni agbadua awon bi meji meta kan wa to se to ba fe bo lowo aye to fe bo lowo aye tori wa ri wi pe ta ba wo awon iriri ti a so yi opolopo lo ti ma ku
1: ben
0: ko to di pe idande re wa that's why to je pe leyin igba to opolopo ba ti ku tan le wa gbo wi pe enikan wa to fe se laanu enikan wa to se kini kan won ni ka won lo ko owo yi bi pe tori owo tabi ijoba wa ranti e tabi eto kan to ye ko ba so pe iseda mi o kokoro ogo majoba mi nko to o ya duwa bi oruko jesu e meme ma o iseda mi olorun to da orun wa ye kokoro ogo majoba mi nko to o oluwa saanu fun me ni oruko jesu oluwa wa amen gbo mi isele ru e ma mu wa le ri njo mi to sele se mi ohun akọkọ to se to fi le bo ohun naa ni ko ni jesu olugbala tori wipe e ma gbagbe ni kete e gbọ mi te ba wo Matthew chapter 27 te ba wo ese aadota re se ri ni kete ti eje re ta sile ni calvary bibeli wipe araso ile si mititi awon apata de lanu oku awon eni mimo de jade ninu isa oku won de lo farahan won awon eyan mimo won lo farahan awon eyan kaakiri kaakiri oku awon eni mimo o jade ninu isa oku be na ni opolopo na ri loruko jesu lo uro yi abi nigba kigba to le bo si ni agbegbe re ogo ori a jade ni koto
1: amen
0: ibi a di omo o ma jade nibe ohun akoko ni pe ko ni jesu oluwa to lugbala e ohun akoko niyan tori pe eje to ta sile yen ma fo lori aye e
1: amen
0: eje yen lo fo ohun o lo fo ohun do fi je ki awon apata ma san ko je ki ile o ma lanu ki gbogbo e o ma se eje yen lo fo ohun agba to nbe ninu eje yen bi won na se ngbagbo loruko jesu a sise fun o a sise fa won omo a sise fun oko a sise fun aya elomi awa nbi ise for a very long time wo ye ko ti gba promotion won de ma fun awon ti o seje de ni promotion won de ni fo ohun a de ti gbadura gbadura tabi ko lo bo wa se pe ogun lomo o tun ma fi po olupin ṣugbọn emi le so fun ogbangba wipe biwo naa ba ti ni olugbala to lagbara njo je mo wipe aye a tu o sile lowo aye ohun keji ni wipe iwo naa lati ni ironu piwada ṣe iwo naa se wona o mo se bi se wona o ti se bi kan ri jeje mo wi pe elomi ko lo de se bi o awon baba iya iya lo se bi o lo wa nfo lori won mo so baba re jegun nfo lori e loruko jesu loni oluwa yo tu on sile
1: amen
0: ohun eketa o na ni pe iwo na le gbadura philippi ori kerin yen ni lati ese ikefa o ni e ma se aniyan ohun ko ohun sugbon ninu ohun gbogbo nipa adura ati ebe nipa adura kini ati ebe oni nipa gbogbo ami adura ati ebe pelu idupe oni e ma fi ibere yin han loni oni ati alaafia olorun ti o ju imoran gbogbo lo yo so kan ati eroyin ninu kristi yo so ji loni ninu adura to ba ti le gbadura o lo fi je pe to ba n fi gbogbo orusun to n fi gbogbo orusun peteru johnu ati keloriko james won suwo orusun sugbon nigba tan ma ji nkan yan won sakoloba koloba egbo mi dada ohun to se keta na ni ko le gbadura wa le gbadura wa le gbadura ti o ba le gbadura ti wo na ba de mi ti adura ti n gba bo na di omo teni mi mo israeli o mo be ibi to le de yen ibi to le te yen oju kan wa to mo gbogbo be so nitori ide yi wa pe oriko jesu wa pe emi mi mo tele oba awon ba mo mo pe wo lo le gba me mo mo pe iwo lo le gba me hey mo gba mo ti gbagbo pe o ngba ni o nla ni mo ti gbagbo pe jesu lo ba to gba ni enikeni ti o ba gba jesu gbo to si gba ise ori agbelebu yi ori igba la kikun gba lo fe tori jesu la gbara lati so pe oruko jesu nibo la fi mi pamọ si nibo la fa omo mi pamọ si eni to la yi atorun lo sawari e o ya dua ni oruko jesu ememema oluwa ni bo la fe mi pamọ se ni bo la fi awon to ngbo wa ipamọ si bo na fa awon mo si bo la fogo pamọ si oluwa lo sawari e loruko jesu kristi nasite oluwa lo sawari e oba to ngba ni oba to nla ni olorun to lagbara lati gba ni ogbigba ti gba lai lara olugbeja omo orukan oluwa lo sawari e loruko jesu kristi nasite oba awon oba gbogbo awon kan to lori ofe ta jo ngbora wa ye bo la fi opamọ si eni to ni aye atorun ko lo se awari e ni oruko jesu kristi oluwa ni agbadura ni oruko jesu kristi oluwa ni agbadura titi disisin to je mo pe o ti ibere nkankan o je bere ti ayo re ko le kun kiakia o je bere elomi wa nchan se pamọ si aye ti e ni wi pe ko ni ni oko kan duo eni eni ntan se fun niyan yo ama yo boba ti ku kanran to ba ku die ko wa tele se gbeyawo ayidanu to ba ku die ko wa to lo le oko tele yi ayidanu to ba ku die ko to di pe eni tan jo se leri tan jo se I love you tori torun ko bo si bayi won ba yidanu gbonti baba David so ni psalm 71 yen ni psalm 71 yen mo fe ka fun o mo fe ka wu lati ese kini olu oluwa iwo ni mo gbeke mi le lai ma je ki adam o me oluwa iwo ni mo gbeke mi le lai ma si je ka adam o me e poruko jesu e pe mi mo tele oluwa gba mi lowo idamu aye o ya dua ri oruko jesu e me me mo oluwa iwo ni mo gbe okan mi le gbogbo okan ta jo wo yi gbokan mi o gba enikokan lowo idamu aye gbogbo okan ta jo ngora wa yi oluwa gba aye kokan lowo idamu aye ni kokan lowo idamu okokan gba awon omo wa lowo idamu aye gba ise wa lowo idamu aye ni oruko jesu oluwa wa aye n fi ise damu eniyan aye n fi omo damu eniyan baba dafidi nigba ti aye dide si omo re lo gogun ti to fe padanu sugbon aye raye gba bo so si aye kan to na le ri ami meta se gbogbo eni ba gogun ti o loru yi tabon tin gogun yen tele tele sugbon olore ofe ati pade program yi loruko Jesu Kristi ti Nazareth oluwa yo gba o amen amen amen loruko Jesu oba to gba David eh lowo Absalom loruko Jesu Kristi yo gba o amen amen amen loruko Jesu yafin stance bo gbadua opaleye loruko Jesu oba won ba yo gba yin o loruko Jesu oba to gba yin ko ni fin sile o wi pe gba mi nipa ododo re ki o si mu mi yo deity resi mi ki o si gba mi wa ri pe baba yen o mo riri David ese tese baramu Olorun ni mo gba le tori ese to ra omu ti won fi ri omu lo sinu ibi tan fi opamo si oba won ba lo le gba olowo e o le gbara re agboluwa aimoye awon eniyan to nsagbere to nse pa nsaga won lawon o se mo sugbon bo wa tun ti se die won tun pada abe awon to mu ku won lawon o mo mo sugbon to ba se die won tun pada abe sugbon bi olorun ba ti gba eyan o gba tan ni tori pe o mo gba ni tapatapata ni so pe oluwa gba me lagbatan oluwa gba me gba won mo mi lagbatan oba awon ba gba ise me gba ile me gbogbo okan to gbo wa oluwa gba wa ni agbatan adua oruko Jesu ememema oluwa gba me lagbatan gba gbogbo okan ta jo ngbora yi gba won lagbatan ibi aye le fuwo pamo si eni mi mo ise lo sawari eni kokan gba wa gba ise gba ile gba aya gba oko gba won mo ni agbatan oluwa agbatan ni o gba wa o oruko Jesu gba wa ni oruko Jesu Kristi oluwa ni agbadua ohun to fi si oni iwo ni oni iwo ni ki o se ibujoko apata mi so ori to ba fe bo tan patapata wa fo oluwa se ibujoko apata re tori pe o ni lagbara ti gba ni oni nibi ti emi o gbe ma re nigba gbogbo iwo ti pase lati gba mi wa ri pe gba mi na sapo nbe lati gba mi tori iwo ni apata ti o di agbara mi so pe apata ti o di agbara mi
1: apata ti o di agbara mi
0: gba mi lowo aye gba mi lowo awon eka eniyan gba mi lowo awon arogo bogo je gba mi lowo awon afogo parogo o ya adua ni oruko Jesu ememema oluwa gba mi oluwa gba ile to gbo wa igba awon eyan to gbo wa oluwa gba ijaseri oruko Jesu lowo awon arogo bogo je awon afogo parogo oluwa gba wa oruko Jesu lowo awon eyan buburu ye oluwa gba wa gba ni oruko Jesu Kristi oluwa wa so pe agbatan ni o gba mi o olorun mi agbatan ni o gba mi o olorun mi agbatan ni o gba mi o olorun egbo ese kerin o ni gba mi olorun mi ni owo awon eniyan buburu ni owo alaisododo ati awon ika okunrin oluwa gba me gba won omo me lowo awon ika okunrin lowo awon ika obirin lawo awon ika oselu oluwa gba wa o ya gbadua oruko Jesu ememema o oluwa gba me oluwa gba won omo me oluwa gba won eniyan yi gbogbo okan ta jo ngbora wa oluwa ko gba eni kokan wa lowo awon eka eniyan gbogbo awon arogo bogo je awon ri ogo mole awon afogo sofo mologo lowo oluwa gba wa loruko Jesu oluwa sise ijusile oluwa sise igbala sise igande oruko Jesu Kristi lowo gbogbo awon ti won riri omo mole awon ti won ri ogo omo mole loruko Jesu gba wa lowo awon ile ika ti awon eniyan awon ile to ti di erun jeje oruko Jesu gbogbo awon ika eniyan ti won fi le sogun jani ti won fi le sogun jani ti won fi ohun ni eni sogun jani oruko Jesu gba gbogbo okan ta jo gbadura yi oba awon oba oluwa awon oluwa o ya gbatan ni o gba wa o eni mimo Israeli o ya sise agbatan yi ni oruko Jesu Kristi oluwa ni agbadua ni oruko Jesu Kristi oluwa ni agbadura e so pe gba mi oluwa majosi ka o pa mi lekun gba mi oluwa majosi ka o pa mi le o ya gba mi oluwa majosi ka o da mi loro gba mi oluwa majosi ka o da mi o gba mi oluwa majosi ka o pa mi lekun gba mi oluwa majosi ka o pa mi lekun majosi ka o je mi maye majosi ka o pa mi oluwa yo gba o oba oba yo gba o o gbon ti baba David pariwo iwo na pariwo bayi wa pariwo Jesu Oluwa gba mi o bo se ma so niyan o ni egbon to egbo ariwo ti baba ipa ni Psalm 140 o ni Oluwa gba me lowo okunrin buburu ni yo mi kuro lowo okunrin ikani o ni edin tin ro iwa buburu ni inu won nigba gbogbo ni won ru ija soke si mi iwo na pariwo enikeni to ba lo fi nkan pamo nitori ti o ti ru wahala soke fun eni ti an fi pamọ fun eni ti o ba ni olorun e eni ti o ba di mo olorun daada opolopo yi bombe tan fi nku opolopo rada adani o ma nba ku fo pe oluwa gba me gba me gba ile mi lowo awon eka eniyan gba yi awon omo mi oluwa gba me gba ise mi gba ipe mi lowo awon eka eniyan o ya adua ni oruko jesu emi memo oluwa gba me gba me gba gbogbo okan to lori ofe ati gbo wa oluwa gba wa lowo awon eka eniyan awon eka ni awon eyan buburu awon arogo bogo je oluwa gba wa lowo won eni mi mo ese ni gba wa oba awon ba gba wa eni mi mo ese ni oba to po ni pacha gba gba wa gba gbogbo awon eka gbogbo awon arogo bogo je awon ari ogo mole awon afogo sofo awon afire sofo oluwa gba wa loruko Jesu Christ ti Nazareth ni oruko Jesu Christi Oluwa ni agbadua ya sare gbe okan si Oluwa koja lo
1: Oluwa koja lo
0: soro Oluwa koja lo
1: Oluwa koja lo
0: nibi tan fi pin pamọ si
1: nibi
0: tan fi awon pamọ si
1: nibi
0: tan fi ise pamọ si Oluwa koja lo sibe ise to se ni Matthew 27 ni ese adota Oluwa lo sise yi nibe o ya adua ni oruko Jesu ememo Oluwa koja lo ninu anu re lo baba lo sawari gbogbo ogo ta ti ri mole gbogbo ire ta ri mole gbogbo awon ayo ta ti ri mole igbeyawo ta ti ri mole iwo inu ta ti fi sinu ide oruko Jesu koja lo eni mi mo gbogbo awon seke seke ti won ti fi de inu mogi gbogbo awon aba awon ekan ti won ti fi kan ti kaye ti won ti kan mogi Oluwa koja lo lo sise itusile lo sise igbala lo sise idande lo sise itusile lo sise idande oruko Jesu Oluwa gba wa oba awon oba gba wa oruko Jesu Oluwa gba wa oba to po ni pacha gba Oluwa gba me gba wo eyan ye Oluwa gba wa tile tile ni oruko Jesu Christi Oluwa ni agbadua gbo o wi pe Jesu si tun kigbe ni ohun rara o si jowo emi re lowo si wo aso ikele temple si ya si meji lati oke de sale o ni le si mititi awon apata si san awon isa oku si si sile opo oku awon eni mimo ti o ti sun si jinde pariwo Oluwa o ja je ki mimi o mi nipa iku ati ajinde re Oluwa je ki mimi o mi o ya gbadua ni oruko Jesu emi mimo Oluwa je ki mimi o me je ki sele o sele ase agbara to tele eje re to ta sile ti ile metiti ti araso ti awon ile si lanu ti awon isa oku lanu oya fi agbara re yen oya fi mile Oluwa fi mele igiwo ni won kan aye awon eyan mo odowo ni won so agadagodo awon eyan si Oluwa Olorun alagbara giga o eja ti o gbe jade ni we oruko Jesu ran ni se baye awon eniyan ti o lo sise itusile ni inu emi Oluwa ran won ni se baye lati lo jise re awon angeli re e ti o sise idande oruko Jesu Oluwa oya ran won nise lo sise itusile lo se igbala lo se idande ni oruko Jesu Christi Oluwa wa eja gbe okan si Oluwa gba Nigeria
1: o
0: nibi akan Nigeria mo lowo awon eka eniyan lọ́wọ́ àwọn olóṣèlú jẹgúdújẹrá olúwa gba nàìjíríà sílẹ̀ oyè àdúrà ní orúkọ jésù ẹ̀mí mímọ́ olúwa gba nàìjíríà sílẹ̀ lọ́wọ́ àwọn ẹ̀ka ènìyàn àwọn tí wọ́n ti rí ọ̀pọ̀lọpọ̀ mọ́lẹ̀ ọmọ universities they don't produce every year ní government schools wọ́n lọ bí millions ṣùgbọ́n kò síṣẹ́ kankan fún wọn olúwa gba àwọn nàìjíríà olúwa gba nàìjíríà gba nàìjíríà olúwa gba nàìjíríà orúkọ jésù kristi gbà wá lọ́wọ́ àwọn jẹgúdújẹrá àwọn ẹ̀ka ènìyàn àwọn arógo bògojẹ́ àwọn afiri ẹni ṣòfò gba nàìjíríà orúkọ jésù gbà wá o lórúkọ jésù kristi olúwa ni a gbàdúrà gbogbo ayé tó ń gbọ́ wa olúwa kó ṣiṣẹ́ ìgbàlà kó ṣiṣẹ́ ìtúsílẹ̀ kó ṣiṣẹ́ ìdáǹdè ṣiṣẹ́ ìsọdọmọ lórúkọ jésù ibi tá a fi rẹ pamọ́ sí ẹ̀mí mímọ́ ṣàwárí ẹ ojúlówó rẹ níbi tó wà orúkọ jésù ṣàwárí ẹ ọlọ́run rán àwọn áńgẹ́lì rẹ níṣẹ́ báyìí o láti lọ ṣe àwárí gbogbo eré tá a rì mọ́lẹ̀ gbogbo àwọn tá ń rì sínú ìkòkò ooru àwọn tí wọ́n fi àgádágodo kàn mọ́gi àwọn tí wọ́n fi àbàmú mọ́lẹ̀ àwọn tí wọ́n sọ sódò orúkọ jésù lọ ṣàwárí wọn ìdílé tí wọ́n sọ sódò tí ò jọkọ gbádùn aya tí ò jáyọ gbádùn ọkọ olúwa lọ ṣàwárí wọn lórúkọ jésù kristi tí náà àṣeparí iṣẹ́ ọ̀tá lórí gbogbo ọkàn tó rí àmì márùn ṣe lórúkọ jésù kọ́ bàjẹ́ bẹ́ẹ̀ àmì àmì àmì àmì àmì lórúkọ jésù jésù olúwa wa àmì yes adúpẹ́ lọ́wọ́ ọlọ́run bẹ́ẹ̀ sí ni máa dúpẹ́ sọ pé ọlọ́run mo dúpẹ́ ọlọ́run mo yìn ọ́ toro ti ṣàṣepé iṣẹ́ rẹ nínú ayé mi o ti ṣàṣepé iṣẹ́ rẹ nínú ilé mi ògo ni fún baba ògo ni fún ọmọ ògo ni fún olúwa ọlọ́run ẹ̀mí mọ́ ní orúkọ jésù kristi olúwa wa àmì àmì àmì lórúkọ jésù babatunde olúwa ṣeun joseph god bless you ẹṣẹ ìyáàfin stensi mercy god bless you ọ̀pálẹ́yẹ god bless you ẹbọ ẹjẹ ìwé ẹnìkan tàbí méjì sí kó tó di pé a máa dágbére fúnra wa lórí ètò yìí ẹyà ń lọ náà nìyẹn a ti ń lọ nìyẹn ẹ máa sọ pé ní kété tá a bá ti dìde lórí ètò yìí ìṣẹ́jú mẹ́wàá after bóyá o ní àdúrà kan tàbí onímọ̀ràn kan tí o fẹ́ gbà tàbí wọn náà ní contribution kan àbó lẹ́rí ní kété ní ìṣẹ́jú mẹ́wàá lẹ́yìn tá a bá dìde lórí ètò ẹ lórí ọ̀fẹ́ àti pè títí wo aago mẹ́rin lẹ́yìn ìṣẹ́jú mẹ́wàá tá a bá dìde yẹn ni pé 10 minutes after 3 lẹ́tọ̀ lórí ọ̀fẹ́ àti máa pè wá ẹ̀ẹ́dẹ̀ pè wọ aago mẹ́rin lẹ́yìn aago mẹ́rin yòókù tún di aago méjì ọ̀sán ni o so nítorí ìdí èyí mo mọ̀ wípé bí ọlọ́run ti ń bẹ tẹ́mi ẹ wà wà á lẹ́rí gbogbo wa la máa lẹ́rí ayọ̀ ó dẹ̀ ti rí bẹ́ẹ̀ gbogbo ọkàn tó wà pẹ̀lú wa dúpẹ́ lọ́wọ́ yín a lè má lè gbé ìpè kankan nítorí àkókò wa ó ti ń kó wa ní pampá mọ́ra gbogbo ọkàn tó gbọ́ ètò yìí a máa lẹ́rí ayọ̀ ẹ gbọ́ jésù ni ọ̀nà òtítọ́ àti iye gbogbo ohun tá à ń wí ẹ rí pé jésù ni òun náà ló lè ṣiṣẹ́ torí pé òun ló lọ sórí igi àgbélébùú òun la gbé lọ sí ìsà òkú òun ló jíǹde lọ́jọ́ kẹta tó wípé ikú oró rẹ da ìsà òkú ìṣẹ́gun rẹ da ẹni tó lè ṣẹ́gun fún ọ òun náà ni jésù tẹ́lẹ̀ súnmọ́ gbà á gẹ́gẹ́ bí olúwa àtolùgbàrà yóò dẹ̀ gbà ọ́ lọ́wọ́ ayé yóò gbà àwọn ọmọ rẹ yóò gba iṣẹ́ rẹ ojú òpó tẹ́ máa pè sí tá a bá ti dìde ni 08057929941 ni ojú òpó tí ẹ máa lórí ọ̀fẹ́ àti pè sí títí ọjọ́ mẹ́jọ tá a tún lórí ọ̀fẹ́ àti pàdé lórí ètò ìdísìn ìtùnú la mojú ẹ̀rọ wa akí ọ̀gá wa túnjẹ ọmọláwo ìjọba jésù èmi ajínrere káyọ̀dé oyèbọ̀dé wípé ohun gbogbo tá a bá ń ṣe ẹjẹ́ arántí o ojú olúwa òun wò mí ó dẹ̀ ń wò yín god bless you.
2: Lágelo FM, jagaba gbogbo rétíò.

0: lọ́jọ́ ìka yọ ọmọ rẹ ayé òní mú ọpa mọ́ ayé òní fi ọkí ni ayé gún ọmọ rẹ o ọmọ rẹ màmá soríire ìkékè ní lékè igi wà á lékè ọ̀tá rẹ tọmọtọmọ olúwa òní fóúnjẹ ọmọ rẹ síbi tó nira o òbítíbitì owó máa tẹ̀ ọ́ lọ́wọ́ lọ́sẹ̀ yìí ní orúkọ jésù ọmọ rẹ òní dọmọ ọlọ́mọ ìrìn àjò ogun ọmọ rẹ òní mú ìmúkùmù dání o òní á tù ọ́ lára o lójú ẹ̀mí wa ọmọ wa máa soríire ọmọ wa òní fẹ́ wọn lò gbà òní roko ìdí ọ̀pẹ tọmọtọmọ ayé òní gbógun ọmọ rẹ mi àṣírí rẹ òní túkọ́ tó bo ayé òní rí ọmọ rẹ nípa látọrí àga àṣeyọrí òní jẹ́ ọmọ rẹ sílẹ̀ nínú ọkọ̀ àṣeyọrí o òní pasán òní lùgbàdé gbèsè pàkúté ìlú kò ní mú ọmọ rẹ mọ́lẹ̀ ọba mi ọ̀pẹ pòròpòrò àgbáyé yóò gbé ọ̀gá nínú ọdún yìí òní dá àjọ àdánù lórí ọmọ rẹ mo lẹ́kàdúrà yóò ní gbégbé abárà lórí àwọn ọmọ rẹ ọmọ olókòló ọmọ rẹ òní pàdánù ọmọ rẹ dùgbẹ́dùgbẹ́dùgbẹ́ kò ní jálù ọmọ rẹ lórí lẹ́yìn gbẹ́gá jósẹ̀fẹ̀ gbọ́ rẹ dọ̀bálẹ̀ eléni ní máa dọ̀bálẹ̀ fọmọ rẹ adìyẹ fi rọra yí ẹyin ayé fi ẹyin rẹ jẹ búrẹ́d ayé òní jẹ ògùn ọmọ rẹ o ọba tó sọ ìjìdí ìdákẹ́rọ́rọ́ kò ní jẹ́ kí ìjẹ ayé ó gbé ọlọ tọmọtọmọ ó sọ ríru omi dídúró jẹ́ ogun ayé rẹ dákẹ́jẹ lẹ́ni ọba tó fọ ilẹ̀kùn ìdẹ ní 7107 yóò fọ ilẹ̀kùn ìdẹ òkùnkùn lónìí o lónìí akẹ́ ọ̀pẹ́ ìdábùn irin tá a fi dé ògùn ọmọ rẹ mọ́lẹ̀ 7107 ó rẹ́ ọ̀rọ̀ rẹ̀ ó sì mú wọn lára lẹ́ ọ̀rọ̀ ọlọ́run gbé ọ̀rọ̀ lẹ́ni o ọ̀rọ̀ ọlọ́run gbé ọ dìde ọ̀rọ̀ ọlọ́run sọmọ rẹ lógo ọ̀rọ̀ ọlọ́run dá ọ láre ọ̀rọ̀ ọlọ́run sọ dẹni ìbùkún ọ̀rọ̀ ọlọ́run sọmọ rẹ dẹni iyì tanátaná ayé lójoojúmọ́ lórúkọ jẹ́ kò ní jẹ́ kí òkùnkùn ó bu ọmọ rẹ mọ́lẹ̀ gbogbo ẹni gbọ́ mi ní àgbáyé gbogbo kùdìẹ̀kudẹ yẹn ò ní gbúrú ẹ̀ mọ́ ayé ń jáyé ọ̀run jẹ́ ọ̀run mo kéde iré máa jí kárí gbogbo wa o jésù olúwa ọlá yìí ni bẹ́ẹ̀dẹ̀ wòlíì tó ń sọ̀rọ̀ yìí o ọlá ọjọ́ ńlá ọlá ọjọ́ pẹ́rẹpẹtẹ ọlá ọjọ́ ìsúre ẹ̀yin tẹ́ ti ń pè tẹ́ ti ń kí wòlíì lẹ̀ fún bẹ́ẹ̀dẹ̀ ó lè mọ̀ ṣùgbọ́n múnú wòlíì rẹ dùn gbogbo ẹ̀yin ọmọ bàbá lábí ọmọ tí ń bẹ lórí afẹ́fẹ́ tẹ̀ tí ń kí mi ẹ ṣe o gbogbo aláàjì gbogbo aláàjà gbogbo pásọ̀ tẹ́ ń kí mi ẹ ṣe o gbogbo ẹ̀yin rédíò stéjà tẹ́ ti ń sẹlibrétì mi ilẹ̀ mo kí yín o gbogbo ẹ̀yin ọmọ owó bẹ́ẹ̀ tẹ̀ ń kí mi bẹ́ẹ̀ ṣe fẹ́ràn bàbá lábí ọmọ lèmi náà fẹ́ràn yín ẹ ṣe o ìpè yín yẹn fi ń kẹ́mi ẹ fi ń gẹ̀mí bí ọmọ ìkókó ọ̀la lórí afẹ́fẹ́ máa lágbára orí facebook yóò kà mọ̀mọ́ orí tiktok yóò nẹgba wọ́n bí wàá ṣe wà níbẹ̀ ní aago méje ìrọ̀lẹ́ mo fẹ́ fi méje mọ ojú ẹ̀mí mi súre fún gbogbo ènìyàn wọ́n bó ṣe máa kọ̀nẹ́ẹ̀tì kó sì mú mántù kan dání gbọ́ ẹ̀rí yìí o.
1: ọlọ́run ti ṣoore kan fún mi ní ọjọ́ wẹ́ẹ̀sì tó kọjá torí kò ṣe é pa mọ́ra ní ọjọ́ túzé la wá síbí ọjọ́ àárọ̀ ọjọ́ wẹ́ẹ̀sì mo kàn rí páwọn ọmọ mi ṣàdédé wọ́n bá dé ni ni wọ́n bá gbé frisa ńlá wá bá mi wọ́n bá ní iṣẹ́ tí mò ń ṣe yẹn pé kò dá wọn lọ́rùn wípé àwọn fẹ́ kí n máa fẹ́ lẹ́yìn máléèjì nílé tí mò ń gbé
2: mi ò
1: hundred mẹ́ta àti 60,000
3: hundred
1: mẹ́ta àti 60,000
2: ó wá jẹ́
3: oúnjẹ ọmọ ni sọ.
2: màmá o ìgbà tí oúnjẹ ọmọ bá máa dé ó lè ṣàmì láti ta ó ní rí àkóbá o.
0: ìṣe ọ̀rọ̀ ẹ̀ka lọ́sùn ọjọ́ fúráìdé yìí ni ó lápè ní òru máa sunlé omi tá a máa ń gbà lóṣooṣù á tún gbà lọ́jọ́ fúráìdé náà ẹ bọ́lẹ̀ ní dálẹ́mọ tó wà ní sọ́gun ọ̀tà sọ fún ọlọ́kadà kó gbé lọ sí ṣọ́ọ̀ṣì àwọn ọmọ fákẹ́yẹ cac ogun tó wọlé lóru dẹ̀dẹ̀ ooru dẹ̀dẹ̀ yẹn náà ní jésù máa lè jáde ọrẹ mẹ́jẹ̀mú ojú ayọ̀ la máa dá lẹ́ni ọkùnrin obìnrin gbogbo ènìyàn ládàá àti lórí àwọn ọmọ wẹ́wẹ́ wàá máa sọ pé bí bàbá alábíyá mẹ́jẹ̀ ń lọ́jú ayọ̀ olúwa jẹ́ kí ojú ayọ̀ tèmi náà ò dé kankan kò dẹ̀ sí iye tó lè fi ránṣẹ́ o ó kéré o ó pa o ó tẹ̀tẹ̀wọ́gbà níwájú ọlọ́run ẹ lọ́jọ́ ayọ̀ o ẹ̀yin tẹ́ ń bẹ̀rẹ̀ wípé ṣé lè máa ṣèdè ẹ̀bùn bẹ́ẹ̀dẹ̀ wòlíì láti òní bóyá lọ́mọ wípé àwọn kan ti ń ṣe é wọ́n ṣá ń wò wípé bàbá tó gbàdúrà fún ọmọ wọn látọjọ́ yóò yẹ kí wọ́n ṣàlè fún lẹ́bùn fún ìfẹ́ tó fi hàn mí yìí ọlọ́run máa dá ẹ láre evangelist pé fọ́n nọmbà fún àwọn ènìyàn fẹ́ kí wòlíì ọlọ́run bàbá alábíyámọ́ o
4: ààyè ló wà.
5: hello hello prophet 09060 57 11 10 lẹ́ẹ̀kan sí 09060 57 11 10 fún ìtẹ̀síwájú ètò yìí ẹ lè fi ọrẹ sínú àkáǹtì details yìí 3 0 3 4 3 4 7 7 1 4 lẹ́ẹ̀kan sí 3 0 3 4 3 4 7 7 1 4 Fakeye Emmanuel ló máa gbé jáde First Bank.
0: Abiyamọ, a ò ní mọ bọ́jọ́.

June 2026, 6th of August, ọjọ́ Thursday. Gbogbo àlàyé gẹ́gẹ́ bí ṣe wà láràárọ̀. Ẹjẹ́ àyìn ológun àjọbọ̀, ẹjẹ́ fi ẹ̀mí ìmoore ẹ̀ sí ọba àwọn ọba, ẹjẹ́ kí ẹjẹ́ àyìn ẹjẹ́ sọ pé ṣeun, ẹjẹ́ fi títóbi àti àánú rẹ̀ hàn fún òní o. Lẹ́yìn rẹ̀ kò sí ẹlòmíì, ẹni tí ò jẹ́ kó dùnkù nìyẹn. Àwọn kan ń sáré bíi kó dé ní ìkọlẹ̀bù, Olúwa ni ò gbà fún wọn. Òní mo ṣe ní ò dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ̀. Wọ́n pè ọ́ lóru, àìdá ò rẹ Olúwa ni. Bẹ́ẹ̀ ni àpèta ni wọ́n ń pè, wọ́n gbìyànjú ẹ̀ lórí ẹ, Olúwa ni ò gbà. Torí ẹ̀ ni mo ṣe ní ojú ààyè. Tá a bá la ikùn àwọn tó ń bẹ lọ́dọ̀ rẹ, wà á mọ̀ pé èrò ibi ni wọ́n ní sí ọ. Bẹ́ẹ̀ ni ṣùgbọ́n Olúwa ló kàn kó ọyọ. Bẹ́ẹ̀ ni abẹ́yìn Olúwa láàárọ̀ kìkì pé kàkì àlelúyà méje. Bàbá jẹ́ àjọké, àlelúyà méje, 1, 2, go!

0: oṣù wà ní ẹsẹ̀ bíbélì tí mo lò ní àná. Ẹsẹ̀ bíbélì tó ní agbára ni. Àkókò nígbà mi láti sọ ìtàn tó bẹ̀rẹ̀ rẹ̀. Ṣùgbọ́n jẹ́ ìtukà, màá mú láti ibi tí mo ti bẹ̀rẹ̀, màá wá kà síwájú díẹ̀ kí n lè mú àwọn kankan jáde fún wa láti gbàdúrà lónìí. Ẹ gbogbo ẹni tó ní ògo, ẹ̀yin tí ẹ mọ̀ pé lóòótọ́ a dá ògo mọ́ yín, ẹ̀yin tí ẹ wáyé yìí wá ṣe nǹkan rere, ẹ̀yin tí ẹ fẹ́ nípa ní ayé yìí, ẹ̀yin tí àrá ń bẹ nínú yín, Olúwa máa rán mi sí yín láàárọ̀ yìí. Ẹ jẹ́ a jọ gbàdúrà. Ẹ kíyèsí tí mo fẹ́ kà nínú Bíbélì yìí. Ìwé Genesis orí 32:1 ẹsẹ̀ 16 ni mo ti bẹ̀rẹ̀. Genesis 38:16 mo ka ẹsẹ̀ 2 ńbẹ̀ sí ẹsẹ̀ 3 ní àná, ṣùgbọ́n lónìí màá kà síwájú bí ẹsẹ̀ bíi 4 àbí 5. Ẹgbọ́n tó sọ o, ó sì yà tọ́ lí ẹ̀bá ọ̀nà, ó sì wí pé èmi bí ọ wá ná, jẹ́ kí èmi kí ó wọlé tọ̀. Òun kò sáà mọ̀ pé aya ọmọ òun ní í ṣe. Òun sì wí pé kí ni ìwọ ó fi ìwọ ó fún mi kí ìwọ kí ó lè wọlé tọ̀ mí. Ó wí pé èmi ó rán ọmọ ewúrẹ́ kan sí ọ láti inú àgọ́ wá. Òun sì wí pé ìwọ kí o fi ògo fún mi títí ìwọ ó fi rán wá. Ó sì bí pé ògo kí lè mi ó fi fún ọ. Òun sì wí pé èdìdí rẹ, okùn rẹ àti ọ̀pá rẹ tí ó wà ní ọwọ́ rẹ, ó sì fi wọ́n fún, ó sì wọlé tọ́. Òun sì ti ipa ọ̀dọ̀ rẹ mú, ó sì dìde, ó sì bá tirẹ̀ lọ. Bo ayé tó gbọ́ mi láàárọ̀ yìí, ohun mẹ́ta ni wọ́n gbà lọ́wọ́ ẹ̀. Wọ́n gba èdìdì, wọ́n gba okùn, wọ́n sì gba ọ̀pá rẹ̀. Aṣọ rẹ̀ ní èdìdí ẹ̀, bẹ́ẹ̀ ni sà, okùn rẹ̀ ní agbára ẹ̀, òun ló fi mú ẹ̀gbẹ́ ẹ̀, bẹ́ẹ̀ ni sà, ọ̀pá rẹ̀ ni direction rẹ̀, ìyẹn ni ojú ọ̀nà rẹ̀. Wọ́n gba mẹ́tẹ̀ẹ̀ta lọ́wọ́ ẹ̀, mẹ́tẹ̀ẹ̀ta la fi gbàdúrà sà. Ẹ wo bí gbogbo ẹni tó gbọ́ mi, mo ti sọ tó pọ̀ nípa aṣọ. Wo bí mo ti tẹnu mọ́ láti bí ọjọ́ bíi mẹ́ta. Ibi tí màá ti bẹ̀rẹ̀ nìyẹn kí n tó lọ síbi tí wọ́n pè ní okùn, ìyẹn ni agbára rẹ̀. Mo máa lọ ọbẹ̀ bọ́ kí n tó lọ ọbẹ̀, ẹ tún jẹ́ àti ẹ̀gba ẹyọkan níbi taṣọ yẹn. Ìwọ náà wo bí ohun tí mò ń sọ leléyìí, gbogbo ẹ̀yin tí ẹ ní orí ọ̀fẹ́ láti gbọ́ mi, ṣé kìí ṣe pé ohun tí wọ́n ń pè ní aṣọ ògo ni wọ́n gbà lọ́wọ́ ẹ? Àbí kí ló dé tí ọ̀gá rẹ wá ń kórira rẹ báyìí? Kí ló dé tí àwọn tó yẹ kó ràn ọ́ lọ́wọ́ wọn ti ẹ̀ wo ibi tó wà? Kí ló dé tí gbogbo ẹ̀ ti ẹ̀ wá dojú rú báyìí? Ṣé kìí ṣe pé aṣọ aláràbarà, aṣọ ògo rẹ, òun ni wọ́n fi ọ̀dájú gbà lọ́wọ́ ẹ? Ẹ já gbàdúrà o. Ẹ pe orúkọ Jésù, kẹ́ ẹ pe ẹ̀mí mẹ́mọ́ níbi tí ayé aṣọ ògo mi ṣe láàárọ̀ yìí. Ẹ fàánú gbà fún mi. Ibi tí ayé taṣọ ògo mi ṣe, ẹ fàánú gbà. Ó yẹ àdúrà. Báyọ̀ Adábálẹ̀ gbọ́sọ̀ tẹ́lẹ̀ àbá. Níbi tí ayé taṣọ ògo mi ṣe, ẹ fàánú gbà fún mi. Ọ̀pá Gẹ́lì àti Èlè, ọyọ́ Bàlábẹ́rú Bàlágàdà yẹ́gẹ́dẹ̀ lọ́bọ̀. Yẹ̀lẹ́gẹ́ bárú Bàlágẹ́dẹ̀ rébélégẹ́ bẹ́ẹ̀sà. Ìyàbá lẹ́gà bàrẹ́ délé àgàdẹ́ yẹ̀. Ẹ̀dá bálọ́ dọ́rọ́ bálé gàdá yàbàrẹ́. Bébẹ̀ láyé taṣọ ògo mi ṣí. Ẹgbàá fún mi. Àbẹ̀mẹ́ta Jésù Olúwa wa. Gbẹ tó bá sọ nǹkan lórí ni kẹ́ lọ bí wọ́n o. Ìdààmú ni nǹkan àkọ́kọ́ tó máa ń kọjú sí ẹni tó bá sọ nǹkan lórí. Bẹ́ẹ̀ ni sà, yóò dààmú. Bẹ́ẹ̀ ni. ẹ̀mí àwọn wòlí kódà kó jẹ́ tí ò tí sọnù tán tó kàn mọ́bi tó fi sí ìdààmú wà mẹ́ ẹ̀sà tí nǹkan bá jábọ́ tó bá sọnù lọ́wọ́ èèyàn ìdààmú ni nǹkan àkọ́kọ́ bẹ́ẹ̀ ni ẹ̀yin kan ṣàmì bó o bá ṣàmì lórúkọ olúwa lónìí ohun tó ń dààmú lé lórí àánú máa dá padà báyìí nínú bíbélì mo ti rí jésù ìyá àti bàbá ẹ wọn tẹlé wọn jọ lọ sí jerusalem ẹsà nígbà tí wọn fẹ máa bọ wọn wà níbi tí wọn ti ra nǹkan wọn ní wọn ṣe bí ó wà ní àárín ìrò wọn wá ti gbàgbé wọn mí sí ara wọn torí pé wọn sọ jésù nù ọjọ méjì wọn fi dààmú ẹyin kan gbọ mi ní àárọ yìí wo bí ìsà bí ìyá àti bàbá tó bí jésù bá dààmú àwọn tó jẹ pé àwọn ni wọn ru májẹmú tí wọn bá dààmú fún odidi ọjọ méjì ó yóò mọ tí wọn ń pè ní ọjọ méjì 48 hours bẹẹ ni sà ó yóò mọ tí wọn ń pè ní 48 hours ó ju oyè ọjọ tí jésù fún rẹ fi lọ dúró nínú ìjù 48 jùlọ láti gba agbára tí wọn ń pè 48 hours nìyẹn so odidi ọjọ méjì ni ìyá jésù àti bàbá ẹ fi dààmú sà nígbà tí wọn rí jésù wọn ní ọmọ àwa ti dààmú ẹsà tí nǹkan bá sọnù ìdààmú ló tẹlẹ ẹjẹ àgbàdua fòpin sí ìdààmú mi ọlọ́run kankan èyí tí mo dààmú nú ayé ti tó ẹ fòpin sí ohun tí mò ń wá kiri ẹ jẹ́ rí gbà ẹ fòpin sí ìdààmú mi ẹ fòpin sí láàárọ̀ oyè àdúrà ẹ fòpin sí ìdààmú mi ẹ fòpin sí ọba ńkẹ́lẹ́ àti ènìyàn ìyẹn tó tó léke bàbá dá lẹ́kọ́ tó tó bá sọ ẹ̀dájà bá tó tó léke tó yẹ bàbá dá àràbà léke tó rú bàbá dá dá yẹ tó àmì mẹ́ta jésù olúwa wá èrè lọ́wọ́ sọ́ọ̀lù òun ló lè sọ fún wa irú ìdààmú èyí tó rí bẹ́ẹ̀ ni sà ẹja bí nígbà tí bàbá ẹ sọ wípé ẹran òun sọnù kó wà lọ ẹsà ẹ lọ bèrè lọ́wọ́ sọ́ọ̀lù pé bàbá kí ni ojú rẹ rí náà á sọ fún yín irú ìdààmú tó dà téèyàn bá sọ nǹkan nù ẹsà ó máa dààmú bẹ́ẹ̀ ni èmi mo sọ bẹ́ẹ̀ fún yín ẹyin nìkan gbọ́ mi ní àárọ̀ yìí gbogbo májẹ̀mú tó ní o máa dààmú kiri bó o bá ṣàmì májẹ̀mú yẹn parẹ́ àìmọye abiyamọ tó ń dààmú nítorí ọmọ wọn àìmọye abiyamọ wọn ń dààmú ìdí tí wọn ṣe ń dààmú ni pé ọmọ wọn ti sọ nǹkan nù mo dẹ̀ sọ fún yín ní àná pé oúnjẹ wà lára tó yára láti gba ògo sọnù lọ́wọ́ èèyàn ẹ̀sà ẹ ti tẹnu wà ń bẹ̀ ó wà lára tó kó bá samson náà oúnjẹ tabẹ́ nìkan kọ́ ló kó bá samson oúnjẹ tẹnu wà ń bẹ̀ wọ́n sọ fún ìyá ẹ̀ pé ọmọ yìí kò gbọ́dọ̀ jẹ nǹkan láìmọ́kan ẹ̀sà samson dẹ̀ pa ó pa kìnìún ìgbà tí ó dé bẹ́ẹ̀ lọ́jọ́ kejì àwọn oyin wọn ti yé sínú kìnìún sá ó dẹ̀ bá oyin nínú òkú kìnìún ó dẹ̀ fi ọwọ́ rẹ̀ méjèèjì kó oyin sá ó dẹ̀ ń jẹ lájẹrìn bíbélì tún emphasize le pé ijọ́ tí mo kọ́kọ́ ka ibẹ̀ yẹn mo ní samson ti dáràn mi ò tí ì tiẹ̀ tí ì débi tí wọ́n ti gé orí ẹ̀ tí wọ́n ti gérò ẹ̀ mo ní ó ti dáràn bíbélì ni ó sì ń jẹ oyin yẹn ní àjẹrìn títí tó fi dọ́dọ̀ àwọn family ẹ̀ ẹ wo bí ó tún wá ní káwọn bàbá àti ìyá ẹ náà káwọn náà jẹ ń bẹ ibi àkọ́kọ́ nìyẹn ayé a máa sọ nǹkan nù nípa oúnjẹ bẹ́ẹ̀ ni sà mo gbàdúà fún ọ ohun gbogbo tó sọnù nípa oúnjẹ mo tún tẹnu mọ́ bó o bá ṣàbẹ́ lónìí ọ̀run dá padà lọ́bẹ̀ yẹn lónìí pé ló mo fẹ́ sọ nípa oúnjẹ wọ́n lò fún jésù náà wọ́n ní sọ òkúta di àkàrà tó bá sọ jù lọ́jọ́ náà ní oṣù ògbó ni bẹ́ẹ̀ ni sà ẹ̀sà ibi tí mo fẹ́ dúró sí làárọ̀ yìí ó ní bí nǹkan mẹ́ta èyí tí ọmọbìnrin gbà lọ́wọ́ ẹni tó bá ṣòwò nàbì e kiyesi laaro yi nkan meta yi na ni Jonathan fure lo fun Dafidi ni ojo ti Dafidi to do ni waju Goliath to gori Goliath Jonathan ti wa miss o wa ni ah iyan lo se bayi bibeli so pe o mu nti won pe ni edidi e o fun ni opa re esa o gbogbo to da to le fi qualify omo oba o lo gbe fun Dafidi ko mo pe lojo yen lo transfer ti won pe ni oba sidile Dafidi ebi awon o so nigba ti babe wa fe ku to ye ki won da Jonathan si pe are mo ni ejo lo joba eja pa baba ki a fi omo le bibeli ni awon tafatafa won si doju so Jonathan je solu ati ile e won ofa ni won fi pa won won fi waju gbofa won de fi eyin gbofa esa Jonathan ti e ti ku solu nti e baba re sa lo e wo bi ko fe ki awon Philistine kan be ori o o wa so fun eni to ru amara re pe mami go mi loko ni ife kawe eyan kan gbe ori mi lo o to se fun Goliath na ni ibi ti mo lo ni pe e gbo mi laaro yi eyin kan wa bi to je wi pe edidi yin ni won gba nti won pe ni edidi ni agbara agbara re ni won gba oga tele o mo we bi kasi kan iwe yi ni agbara re tele o mo ja tabi kasi kan ni si o le taja bi ti tele mo oja tita ni agbara re iwo gan mo pe awon kankan wa to mo se tele sadede lo le se mo won ti gba edidi lo e gbo mi laaro e ja gbadua e pi oruko Jesu e pi ebe memo majemo to fi agbara mi sinu ide wa ni majemo ibaje majemo baje majemo to fi agbara mi edidi mi sinu ide majemo ibaje o ya adua Ebajao aya na baru bale de to ye be duada ya Ebajao amena ta Jesu oluwa wa
1: amen
0: a si ma gba ti edidi yen a si ma gba gbogbo eni ti agbara ba ti sonu lowo e esa to ba je okunrin ni koni le pase ninu ile mo to ba je obirin ni esa gbogbo to fi sabi amo eh wo ni le ke bo ti ye kanke agbara ti sonu lowo e obirin alagbara awon omo re le ti mo ara won le ma ti mo agbara obirin o nbe lodo omo won ti e ba ri awon omo obirin ti won yan ti won yanju omo marun lo bi ikan be ni UK ikan wa ni Nigeria oga ni nile iwosan esa ikan be ni Canada gbogbo awon omo re lo se dada lojo to fe sojo ibi e wa wo bi won ti se injo na le mo pe alagbara ni omo obirin e agbara re niye o mama ke sa so party lagbara e o esa ke se bata 70,000 bata 150,000 bata 300,000 bata 1,000,000 ki se agbara re niye o omo obirin ni agbara re o wo bi sori lileri furu koko pelu oko re ye o get e ni agbara re ko niye nigba to ba rin ni ri ajo to ye ko rin ni waju olohun awon omo re a wa yeju bibeli so pe emi debora mo si dide bi iya ni steli eh no ni ojo na nigba ti ona opopo da ti awon aya na dale akaba e ja gbadu asa eyi kan gbo mi e poruko Jesu e tu agbara mi se nibi ta ti sa agbara mi logbe ti aye mi wa fi seru e tu agbara mi se e tu agbara mi se e tu se la o ya adua amen amen o e tu agbara mi iṣẹ́ ayérayé ẹ̀tún agbára mi ṣe bébé tí a ti ṣayé mi lọ́gbà ẹ̀ tí mo ti rìn láì lágbára ẹ̀tún agbára mi ṣe ọba gẹ́lì àti ènìyàn ẹ̀tún agbára mi ṣe àmẹ́lẹ́ta jésù olúwa wa ọmọ mi kan fẹ́ fẹ́ ọkùnrin kan mo wá ní ó fún mi nọ́mbà ẹ̀ kí n bá sọ̀rọ̀ bá a ti ń sọ̀rọ̀ tá a bá ti sọ̀rọ̀ débì kan a ní mọ́mì mọ̀ ń pa ẹ̀ tá a bá ti sọ̀rọ̀ débì kan a ní mi ò tí ì sọ fún mọ́mì tá a bá ti sọ̀rọ̀ débì kan a ní mọ́mì náà ti sọ bẹ́ẹ̀ mo kíyèsí pé mọ́mì ó pọ̀ nínú ọ̀rọ̀ ẹ̀ kò mọ tí ó dé tí mo fi bèrè mo ní bọ̀dá kí ni èjì yín báyìí ó ní 42 mo rò lọ́kàn pé ọmọ 42 years gbogbo tá a jọ ń sọ látàárọ̀ ló ń sọ pé ìyá rẹ̀ mọ̀ ń pa ẹ̀ ìyá rẹ̀ tí mọ̀ òun ò lọ sọ fún mọ́mì mo yá àpọ́nmọ̀ mi pé mọ́fẹ́ o sórí ó ti sọ agbára lọ ẹni tí wọ́n ń pè ní ọkùnrin a máa lè decide bẹ́ẹ̀ ni ẹni tí wọ́n ń pè ní ọkùnrin nìyẹn wo bí ìgbà míì decision ọkùnrin kì í mú kò míì decision ní agbára rẹ nǹkan tó fi jẹ́ baálé nìyẹn sórí tó bá ti jẹ́ pé gbogbo nǹkan òun ló di pé tí ìyá tó bí ọ bá tí ì dá sí o ò tí ì lè ṣe o ò kì í ṣọkùnrin sá ẹlòmíì wà ẹ wo bí ó lóun náìsì ni pé tíyàwó òun ò bá tí ì dá sí gbogbo nǹkan òun ò tí ì lè ṣe ọ̀gá mi ò ní kó o má fi ọ̀rọ̀ rẹ lọ ìyàwó rẹ ó dáa gan kẹjọ fikùlukù bọ̀ tó bá ti dé ìpele láti pinnu ìwọ ló máa pinnu dídarí sá ọkùnrin lónìí nígbà tí ábúráàmù fẹ́ lọ fi ísáàkì rúbọ kò sọ fún sẹ́ra o ẹ ṣàkó pé sí decision ò sí lọ́wọ́ sẹ́ra àwọn nǹkan kan wà tó jẹ́ pé màyá náà dàlí àkàhà àwọn ọkùnrin kan bẹ nínú ayé ìsà wọn ò lè dá dìsáìdì fúnra wọn àwọn ni wọn gba yí ara wọn jẹ nítorí pé nígbà tó dé ìpele ìpinnu wọn mọ tí wọn fẹ ṣe wọn pinnu níta pé táwọn ò ṣe lélẹ ìgbà tán dénú létí mọ́mì ní tán bá bí ọ̀dà kò lọ ṣe bẹ́ẹ̀ lóru ni wọn kúlẹ̀ pé aya mi ó sáà mọ̀ pé ìwọ náà mo ní ẹ̀sà ó wá ń sunkún bọ̀lọ̀ ọkùnrin náà nìyẹn o ìgbà tó dé láàárọ̀ ọjọ́ kejì ó dẹ̀ yin ọ̀rẹ́ mi ọ̀wọ́n ìlè ṣe bẹ́ẹ̀ mọ́mì

0: shahalada. Jesu to se mi lore mo dupe si e kigbe. Jesu mo ma dupe fun ko jokan ore. Jesu mo ma dupe iwo lo ni se agbara. Ada ogo pada fun eni to ni aso epo se mama daddy ati mommy e mura ise agbara yo sele ninu aye yin. Gbogbo eyan patapata wa nu awe loni. Penapu ati eyin meji meji la fi break. Enikan ni penapu. Penapu opo ebo on la fi break pelu eyin meji meji. Mama bo se duro yen ibi te joko si nibi pepe yin. Daddy e so bayi. Eni agbara Oluwa bolu mi. Mo fe ko ki gbe be ni. Pe loruko Jesu agbara Olorun o ya bolu aye mi. Se be gbon ti omokunrin yen so lana. Ile ni an wa ti mo wa su latori Facebook ti won ti subu lule. Iwe o sele laaro yi. Anti n ba ti n de Jesus City is going to be deliverance galo. Gbogbo eyin pastor e mura o. Bi n ba ti n pari baba ti n pari lori Facebook ni isin mo n lo Jesus City. Eyin pastor te ba ti n pari ni Sona Church. O enikan ni se won se Sona service loni lagbara Olorun. Wa wa wo moto Jesus City straight. Eto ni moto o mo gbe bo. By 2 lago meji iyen la se dago merin si merin abo to ba tin di 5 gbogbo awon ti en to fe gbo wole a to ko si enikan ni ah se Jesus City let is pray la gbara Olorun ibe ni ma ti ibe la won eyan ti break awe won to ba ni eni to fe kin gbo wole oni kin gbe owo mi ni alaisan yo si gba imularada a le mo le gbo wole gbogbo eyan lola ni 77 olan 77 mami e so eni olan 77 but loni mo le gbo wole awon die bi an ba tete de by 2 ma bere si gbo wole awon eyan gbogbo eyin te fe mo gba hostel o fe gba room number yi oni ke pe mo tin dako e lati je ta o le gba hostel e pe number yi e pe number yi won a fun yin ni gbogbo information ni pe e wo number yi 070 89 38 20 89 enikan ni e tun pe e wo number yi 070 89 38 20 89 e ko number yen le an je moto gbogbo eyan omo Olorun e so pe power ninu we Joshua chapter 6 verse 20 si se ni agbara ya odi odi Jericho won lo di yen ya nigba ti won kigbe Joshua chapter 6 verse 20 so tirin ti mo tin ko latojo Monday ikun ojo kan orisi nkan merin ni Olorun so pe yo sele o si fun mi ni condition ati n ta se ti o fi sele ki mo se be yen nikan ninu we onidajo e so pe Judges 7:7 ninu we Judges chapter 7 verse 7 ibi lati ri odidi eyan 300 won kan mu torchlight lasan ati fere owo ti an mu dani na niye lamp and trumpets torchlight itila lasan n to je pe n ta dogbon se e sa pade mi lori Facebook ni nsin 6:30 laaro yi 6:30 to 7:30 leyin e ma gbera o di 7:07 awon pastor lo si gbogbo awon fellowship enikan ni se fellowship o wa lati be la awon omo Olorun ti ma bo si ni gbogbo fellowship center wa ni Sona Church ni won ti ma bo ni 7:07 iwo to ba le de le loni mo ti fi number n to le pe ka po fe gba hostel ta ba ti pari ni role to lo simi a wa gbaradi ago mejo ni 7:07 won bere ni agbara Olorun ni ola ola Friday ibe ni ti fun yin ni nkan meta enikan ni number 1 omi 7:07 anointing oil ati nke yo kan to ni ki n gbele yin lowo koju be yen lowo nibi to ba ti n gbo mi e mura and mo fe fi gbogbo enu so bayi wi pe awon 300 ki won se bi ogun se le to bi awon omo ogun ota won se po to 300 yan lo fi segun ah wa bori ota re iwo atawon omo re Edi asegun in the name of Jesus. Ninu we 1 Samuel chapter 17 verse 50 mo so ni pa agbara awon bi ti Olorun ti da si ogun awon bi ti Olorun ti lo agbara ni awon ota lori. Ninu we 1 Samuel chapter 17 verse 50 bibeli so ni pa Dafidi omo 17 years ẹni tó pa Goliath àti ogun Philistine ó gí orí ẹ̀dà ta ní ṣe bí ọba nínú ayé rẹ̀ ogun wo ní mọ̀mọ́ halẹ̀ tí ń wu bí akara tí ń wu bí kèǹgbé ní olórí ogun wo ló ti sọ rẹ̀ di ogun pẹ̀kí ogun tó ti di báraku kì í ṣe bẹ̀yẹn nìkan ẹ̀yin ọmọ ọlọ́run tẹ mọ bíbélì nínú Act of Apostles chapter 12 verse 7 iṣẹ́ àwọn apostles ṣe ẹ rántí pé lẹ́kùn túbú ṣe rí tó bá ti ń di 7-7 nǹkan kí nǹkan mọ ṣẹlẹ̀ ilẹ̀kùn túbú fúnra rẹ̀ ló sí nígbà tí ọwọ́ agbára kan fún tani fún ẹni tí wọ́n ń pè ní Peter ẹ̀yin kan bẹ tí wọ́n ní kí n sọ tẹ́lẹ̀ sí lónìí ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀kùn ni ó mọ sí níwájú rẹ̀ a wá dàbí àlá ilẹ̀kùn sí ìlú bòmíì ilẹ̀kùn owó ilẹ̀kùn ìgbédìde ilẹ̀kùn ọmọ so olóbi jẹ́ pé oríṣi àwọn ènìyàn tí màá gbàdúrà fún wọ́n jẹ́ ìpele èèyàn mẹ́rin màá sì mọ lo agbára lé wọn lórí agbára ọlọ́run màá mọ lò ó láti gbọ́wọ́ lé wọn ìtọ́lọ ni a ṣe ní ọ̀la nìyẹn o ìtọ́ ni a ṣe látòní ìlọ nìyẹn o so ìwọ tó o bá fẹ́ tètè dé is going to be fire for fire ẹ jẹ́ sọ báyìí ẹ̀yin náà wo gbogbo sí àtijọ́ tí ọlọ́run ti ṣe báyìí ẹ̀wọ̀n tí màmá ìsọdàálẹ̀ ah nǹkan ń gbé mi nínú bí n bá lè gbérù ẹ̀ méjì sí mẹ́ta.
1: ṣé ìyá tí mò ń gbé tẹ sí mo ní ẹ̀rí ọ̀sà màmá kọjá nínú àwọn màmá pásítọ̀ bẹ́ẹ̀ wá gbé ọmọ ìdání kí mọ́mí ò fi lè sọ̀rọ̀ ohun rèé o ohun tó ń dà ẹ̀rà gbé lọ́lẹ́ ẹ̀ dàpọ̀ níbi tẹ́ ẹ ti wá.
2: Yetunde olórẹ̀ mi lẹ́kún àti Ìkẹ́rẹ́ Èkìtì ni mo ti wá.
1: Èkìtì lẹ ti wá.
2: Ogunjà mi o ogunjà mi gan-an àwọn ọmọ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run olúwa oyọ oyà aṣọ ìyà kúrò lọ́rùn mi.
1: Mo like language yẹn. Wọ́n láwọn dúpẹ́ pé Ọlọ́run ya aṣọ ẹ̀sìn aṣọ ogun ọ̀yà mi mẹ̀yìn tẹ́ ẹ fẹ́ kọ́ ya kàn yàwọ́ báyìí bí n bá gbọ́ tó ṣe àmì aṣọ ogun ya lára rẹ̀.
2: mi mọ nkan tí mi ti ṣe rí mo ṣòṣà mo rojútu ara mi tí bá ti lọ́kọ̀ àkọ́ máa fi mílẹ̀ mo ṣèyàwó ní 98 àbímọ kò sí nǹkan ọkùnrin ọlọ́kùnrin ṣàbà tiẹ̀ lọ.
1: ẹni sùn sákọ̀ọ́bí yín ni.
2: ní tí mo nínú o.
1: bàbá ní ká bí ni ẹjọ́ kò kí ni éèjì yín mà.
2: I'm 58. Yes, I turned 58 in January.
1: Lọ́dún yìí.
2: Bẹ́ẹ̀ni sà.
1: Ẹ wọ ọmọ dọ́dún sà. Ẹ rí bí.
2: Bàbá mi, mo lọ sí hospital nílùú òyìnbó. Tàbá ti débẹ̀, one story or the other. After tí mo ṣe fibroid surgery, gbogbo ẹ̀ bá jí gágá. Wọ́n fẹ́ ṣe assisted pregnancy fún mi. Wọ́n tún ní mo tún ní medical condition. Ìyẹn tún kúrò bẹ́ẹ̀ a tún fẹ́ ṣe HSG ná máa ń pè é hitaro salpingogram tán máa pass dice láti ojú ara tán máa wo bí inú ṣe rí wọn ò rí pass kí ló mean kò sáyè tán máa gbà wọ ilé ọmọ.
1: Ojú ọmọ dí.
2: Dí kò ti yí kúrò mi tẹ̀wọ́n bí tó yà sí. N bá sinmi mo tún kọ sí wàhálà màá fi iṣẹ́ tó dálẹ̀ bládì mo ṣe ń ṣe ní lójú kan mi ò dẹ mọ̀.
1: Bẹ́ẹ̀ni.
2: Mo máa ń pòyì lójú kan mi mọ̀ pé mo ń pòyì lójú kan.
1: Ṣèbáyé agbára tó mú mi mọ́lẹ̀ agbára ojú kan náà wà ní báyìí lolúwa wí wà wá mi iná jà lára mi iná jà iná jà iná jà àbọ̀ òun ọ̀rọ̀ iná olúwa gbé mi kúrò lójú kan in Jesus name ṣídá rice.
0: Àbọ̀ ń sùn ni ọmọ gbọ́ agbára sì wà bíi tàtijọ́ ẹ̀yin àyànfẹ́ ẹ̀yin wọlé ìsun ọrẹ májẹ̀mú yín òní àtọ̀lá ni the last day lẹ́yìn òní báyìí àti ọ̀la mi òní sọ̀rọ̀ ọrẹ májẹ̀mú mọ́ mi ọmọ ìlú tó ti ń gbọ́ mi o ọ̀fẹ́ sun ọrẹ májẹ̀mú rẹ lónìí account number church ni ẹ jẹ́ ń fún yín bíbélì ló sọ bẹ́ẹ̀ ó ní kó àwọn àyànfẹ́ mi jọ jẹ́ wọn ó fi ẹbọ bá mi dá májẹ̀mú solomon tó dẹ̀ wò àrí tó padà jẹ́ àtúbọ̀ tẹ́ account number ni 1966 36 38 73 Access Bank Comfort Life Mission International ni ó gbé jáde account number church ni bí èèyàn ò bá wọlé ẹ lo eléyìí 2017 42 90 47 2017 42 90 47 Comfort Life Mission International niyan no gbe jade First Bank niyan fi ore majemu si bere lati 2000 5000 10000 mo wa so nkan kan gbianju ko mo san tawon mo re na asiri awon atayo ni mo ve la gbugbe nu le so fun pe o le san da mewo so ore re ka fi se program bo se ndasi won siwe ranti enikan ni wo likin la fe fi break loni atomode atagba penapu la fi break loni ati eyin meji meji emi nlo Jesus city won ni lo gbo ise agbara ni lati wo ro de wo moto tin lo si kire straight eleve so kale ni yana pe o le wa si wema awon moto wa nbe nbe inu church won gbe ode lagbara olohun ati ko si bayi by 12 won gbe adua soke in Jesus city bi oluwa se nbe ngba ti o ba fi di ago meji ma bere si gbo wole awon eniyan ipade ti yira gbogbo eyin first born emura engineer eje ngbo wo mama yi indo mama
2: mo wa da ode mo wa da ode anything tin ba ri ma sa se ti daddy parowo wala o wa jin bo po ko ni lo yin bo mo je ni we igbelu
1: eni we igbelu
2: mo ni o wa ji pe mo emi ko wa ya ri mo ni mo ti ma lo Nigeria on counselors ni let us help you we can do this oju mi saran ileni 2014 ileni gba mo de Nigeria mo sa de te ile Nigeria kini mo be ma se
1: ko sinte wa si
2: ben but me le give up on my life mo wa bere ninu eni mo kuro ni sele ni mo lo se osa
1: esu osa
2: ah baba mi mo se osa emi nikan nikan gbogbo eni mo se
1: ko si gbe yin
2: baba o se pe ni fuck osa
1: fuck up won ni ko gbe mi ashakata hala
2: baba mi ti mo ba si eji ye eni ye mi go ni po mo debi ton ko mo je lo de mi
1: agbara to ha omo gaga agbara to ni oda bi ejo to lohun ni je olapa ki gbogbo nu ese ami ni oluwa o ya si da ah mama ni bi mo sin adie ko ni pamo nipa ti won ba duo ti aye eyan won ni je nkan ko seso ma su o ma mi kan re
2: igba to wa ji pe iya to se osa fun mi to ku ni mo ni mo mama kakiri lo ta ni mama gbo osa lo ba ta lo mama
1: bo lo so ngan se ri
2: ah baba o da sa joni ah ori mi wa je se osa mo
1: e sa joni
2: ah mo wa di eru pa nti jo sile ta ba ti se osa ba ti se odun fo osa ta se gbogbo a ma pa mi ninu

0: ni
1: ile funfun balawu ni felele ni ilu ibadan ibe la kale si
0: 96.7 fm e ma gbo wa gbo wa
2: Ogo ni fọlọ lo ki oro. Olua gba ọpẹ wa. Gba ọpẹ wa. Gba ọpẹ wa. Gba ọpẹ wa. Ogo ni toruko Olorun lo. Olua ma joba lo. Olua ma joba lo. A ma gbe oga. Jesu Olua wa. Inu osu kejo la mo nla lo yi opo. Ti to ma ba oro mi ni so. Lo gbo mi re sibi a se nde sibi re do. So ti gbo mi yen sibe. Very good. Ba se gbo lo gbo do. A fe gba se adua. Ogo do la jeje. Ona gbo do la. Ogo do ri ba ti se agbo do oro na abayo. Yes, so ti gbe be. Bu opolopo yi o sile. So ti busi o ya fi owo si mo se ma ni ko fi owo si mu e owo yen o le yo o ko tun lo nigba mi o so ti fiti bayen oluwa gba ope wa ene kan gbo mi ayo ni je wa ogun ni da wa idamu o ni de ba isoro o ni wole ba gbogbo to ti pa wa la ko tele opin de si mo ni opin de si abe si riba ti arona gbogbo in the name of Jesus ene kan ni ba lo soro oruko mi ni woli I O ajilori atamatasi ile se ranse Christ atileri crusaders CAC atamatasi Jọlọ́wọ́ bá gbé ibùjọ́ kọ agbára àánú rẹ̀ kalẹ̀ sí olúwo tó wà lọ́nà tó géètì ẹgbẹ́dá nínú ìbàdàn. A ní agbára o lọ pìpìà. A mà tún ṣíbùdó agbára àánú o. Bọ́lọ̀ ń ṣe máa ń ṣe pẹ̀lú ọwọ́ agbára ẹ̀. Àwọn èèyàn tún láǹfààní láti gbùdó agbára àánú yẹn. Ọjọ́ Monday ni ọ̀dí tẹ́ni. Yéyéyéyé o. Bọ́lọ̀ bá fẹ́ láǹfààní àti igun tó so kẹjọ ẹ̀. Ọlọ́run bó ṣe àṣeyọrí yẹn. Torí pé ìwé àwọn ọba kínní. Ìwé àwọn ọba kínní ni mo sọ chapter 6 orí ẹ̀kẹfà mẹ́gbàgbó iṣẹ́ ọjọ́ kẹfà ni ó iṣẹ́ ọjọ́ kẹfà ni ó báyìí ni mo sọ ní orúkọ ọlọ́run ọmọogun iṣẹ́ ọjọ́ kẹfà máa ṣàánú rẹ̀ gbogbo ìwà àtẹ̀mí dá jẹ́ iṣẹ́ ọjọ́ kẹfà báyìí ni mo sọ lónìí a máa ṣe àṣeyọrí a máa ṣe àṣeyọrí in the name of Jesus. 14 chapter 6 verse 38 ó ní àti ní ọdún kọkànlá ní oṣù búlù tí í ṣe oṣù kẹjọ ni ilé náà parí jálẹ̀jálẹ̀ pẹ̀lú gbogbo ìpín rẹ̀ gẹ́gẹ́ bí gbogbo èyí tí ó yẹ ó sì fi ọdún méje kọ máa wo ilé náà ó parí pátápátá nínú oṣù ẹ̀kẹjọ ẹ̀rí báyẹn ó wá parí ẹ̀ ní oṣù àṣeyọrí oṣù èkeje àwọn máa ń pe eight ní perfection wọ́n dẹ̀ tún máa ń pe ní beginning of a new thing gbọ́ mi ó máa rá káká ẹ̀tà báàríà oṣù kẹjọ yẹn la wà á máa kọ́ àṣeyọrí bẹ́ẹ̀ olúwa sọ̀rọ̀ kan fún mi níjà tàbí sọ́lámì náà ogun burúkú ni ogun àìlèkọ́lé yọrí olúwa ní kí n gbàdúrà fọ ní gbogbo bí tó ti ń gbọ mi gbogbo ẹni kó àkọ́pá ti ilé ìwọ ọmọ bá wí gbogbo ẹni ralẹ̀ tí ò lè yọrí ìwọ ni mò ń bá sọ̀rọ̀ gbogbo ẹni dọ́wọ́ lé nǹkan tí nǹkan ni ò lè yọrí báyìí ló lọ́ọ́ àwọn ọmọ ogun ní kí n wí o bọ́ọ̀rọ̀ olúwa ó yá ká lọ ṣe àṣẹ a máa ṣe àṣẹ oni wípé oṣù ìsọtẹ́lẹ̀ kún bẹ́lẹ̀ ni ọlọ́gbọ́n oṣù ìsọtẹ́lẹ̀ kún bẹ́lẹ̀ ni oṣù tí ó wípé a máa sọtẹ́lẹ̀ báyìí ni mo lè sọtẹ́lẹ̀ orúkọ náà lógún gbogbo tá a ti fìyà wá táàrí lórúkọ jésù orí ọ̀fẹ́ bóyá a máa ṣàṣeyọrí oní sekaraya ní ìwé sekaraya sakalaraya orí èkínní oní ní oṣù kẹjọ ní ọdún kejì láìrọ́ọ̀sì ní ọ̀rọ̀ olúwàtọ̀ sekaraya wa ọmọ bẹ́kà ọmọ ìdòwò lípe tí adíjá bá ti lè gbọ́ pé ọ̀rọ̀ olúwa tọ̀ ọ̀nà wa ìsọtẹ́lẹ̀ ló jẹ́ bẹ̀ ìyẹn ni pé ọlọ́run fẹ́ fara ru èèyàn láti sọ̀rọ̀ síta ìmú máa ń sọ̀mà ní tọba dọ́dọ̀ wòlíì ìwọ kọ́ lọ sọ tó bá wa tó dẹ̀ ní máa ti máa gbẹnu wòlíì sọ pé báyìí báyìí báyìí a dẹ̀ ti rán mi sí ọ ogun ní ìjà ìjọ ọmọ máa yí kọ̀ǹtráktọ̀ ńlá ni ọ máa ń gbàṣẹ gan ó máa ń gbàṣẹ ju àwọn ẹgbẹ́ ẹ lọ wọ́n ti ṣe àṣàsì kan sí ẹ báyìí débi wípé o ò tiẹ̀ wàá ríṣẹ́ gbà mọ́ ká ló ríṣẹ́ gbà nìkan ní ìbàdà ìgbèsè tí wàá ń wọlé èmi ládẹ ẹ̀rán sí ọ gbogbo agbára tó ní ọ lára agba ti sọ pé yóò ṣẹrúkú ni agba ti sọ pé kò ní rọ́nà àbáyọ ni agba tó ní kò ní jèrè yẹn lónìí agbára yẹn bàjẹ́ ìjẹ́ ní bọ̀ọ̀fẹ́ mo ń bọ̀ náà ní omi yẹn kó wọn sára rẹ omi tí mo ní kò fò sí tí mo ní kò fi yàn sí wọn sí ara rẹ wọn sára rẹ sọ pé màá jẹ jẹun in the name of Jesus. Bóyá jẹ́ lọ́jọ́ bàbá ti bẹ lẹ́yìn ìwà sí mi alágbà tí mo gbójú lé àìkú àìsàn ìbàkúdà ọlọ́run gbogbo àgbẹ̀ ọwọ́ ẹ sókè wàá tó tó ògùn sórúkọ ọmọ ó yá ó jésù olúwa wa wàá wá tẹ̀rí rẹ bà tẹ̀rí bá ní bó sọ fi ọwọ́ rẹ ní olókùn rẹ máa wo jésù lórí ìjà ìgbéléwọ̀ á kàn wọ́ kankan ó lè dídí ó lè láti wọn sọ pé ọlọ́run ọjọ́ òní o ọlọ́run ọjọ́ gbogbo ọlọ́run tó lè ṣe gbogbo ọlọ́run tó gbogbo rọrùn fún láti ṣe ọlọ́run tó ní àṣẹ ọlọ́run tó mú rírí tinú àìrí ọlọ́run tó ń ṣe ìyanu ìwọ ni mo dọ̀ wá lónìí wá àdẹ́rà ànúgbà jẹ́nra jẹjẹ jẹ̀rọ náà báyọ̀ méjì ń jìyà mọ́ ìyà yìí ti tó o ògùn omi tó ra mọ́ mi lọ́wọ́ yóò wá mi rí padà jẹ́rin ní ògùn omi pa jẹ́rin rè mi gbà jẹ́rin bá ti ṣe ọlọ́run gbà mẹ́ẹ̀ kúrò nínú oko ìṣẹ́ tí mo wà àti nínú oko ìdààmú tí mo wà wá àti ṣe lórí ọ̀rọ̀ mi kémi náà jókòó pẹ̀lú àwọn èèyàn dídí kí n jókòó pẹ̀lú àwọn ẹni yìí kí n kúrò nínú àbùkù kémi náà dẹni ẹ̀yẹ kọ́nà là fún mi kémi náà rówó ná kí àdọ́wọ́ lé mi kó bẹ̀rẹ̀ sí mú re wá káwọn èèyàn tó wò mí bí olóṣì tó wò mí bí ẹni ìyà ká padà wò mí bí ẹni re bẹ́ẹ̀ ni kò jẹ́ kórí o ọ̀sẹ̀ yìí àṣeṣe fún mi jésù olúwa wá omi yẹn fara rẹ ìyá kún lẹsẹ̀ méjèèjì báyìí dọwọ́ rẹ délẹ̀ tó ti dọwọ́ rẹ délẹ̀ wà á kàkẹ́ mímọ́ sórí ọlọ́run gbogbo báwọn áńgẹ́lì ṣe ń ké nìyẹn ìwọ́n fún aláìlọ́ kàwé àìsáyé orí ẹ̀kẹta kòmúlákẹsẹ̀ kìíní máa lọ bí ẹ̀kẹta sí kẹni wà á ní pé wọ́n ń ṣí adé orí wọn ń dúbà àwọn ọba àwọn ọba àìkú àìsá ìpapòdà tó bá láyè lọ́ka ìwé èfi wọn orí kẹni kó lọ́ka ẹsẹ̀ ìkẹjọ wà á ní bó ń ṣe ń ké mímọ́ sí olú ọlọ́run àwọn ológun ọba tó ní àṣẹ ayé àtọ̀run ó yá ó sọ pé mímọ́ ọ̀rọ̀ ọlọ́run ni ó ní látètè kọ́ṣẹ́ lọ́rọ̀ wà ó ní ọ̀rọ̀ wà pẹ̀lú ọlọ́run ó ní ọlọ́run sì ní ọ̀rọ̀ náà ọmọ tó bí àti wá àti ẹ̀lẹ́wọ̀ bí ìsà ni ò ní pẹ̀yìn ní verse 18 nínú ìwé ẹ̀sáyà 8 ẹ̀sáyà orí kẹjọ ẹsẹ̀ ìkejìdínlógún ó ní kíyèsí èmi àti àwọn ọmọ tí olúwa fi fún mi wà fún àmì àti fún ìyanu ní sẹ́lì láti ọ̀dọ̀ olúwa àwọn ọmọ ogun wa tí gbé òkè sí òní èmi àti àwọn ọmọ tí ọlọ́run fi fún mi ìyanu fúnra wa gẹ́gẹ́ ni àwa náà jẹ́ adá wa fún ìyanu adá ayé wa fún ìyanu ọ̀rọ̀ wa yẹ kó ya ọ̀tá lẹ́nu kó jọ ọ̀tá lójú àmọ́ tó bá ti yí kúrò níbẹ̀ ọwọ́kọwọ́ ti wọ̀ bẹ́ẹ̀ olúwa ọwọ́kọwọ́ tó dàpọ̀ mọ́ ìrìnàjò ọmọ wa ọwọ́kọwọ́ tó dàpọ̀ mọ́ ìrìnàjò ayé wa ọwọ́kọwọ́ tó dàpọ̀ mọ́ ìrìnàjò iṣẹ́ wa tí iṣẹ́ fi dìṣẹ́ mú wa lọ́wọ́ lónìí ogun ṣẹ́ lórí ẹ̀ ohun tí ọlọ́run gẹ́gẹ́ fi ṣàtọ́wà sọ wípé dáadáa ni o ẹsẹ̀ tó gbẹ̀yìn nínú ìwé genesis chapter 1 genesis chapter 1 verse 31 genesis orí kìíní ẹsẹ̀ ìkẹtàlélọ́gbọ̀n ó ní ọlọ́run sì ni gbogbo tí ó dá kíyèsí dáradára dáradára ayé dáradára lọ́lọ́run dá fún ọ tó dá fún mi ayé dáadáa ló dá fún ayé àwọn ọmọ wa ayé dáadáa ló dá fún ìrìn àjò wa mo sọ fún àwọn ènìyàn wọ́n dá wa tògótògún adá wa mú ògùn ni. ìwé genesis orí kìíní ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n genesis chapter 1 verse 26 ó ní ọlọ́sùn fẹ́ jẹ́ kádé ènìyàn ní àwòrán ara wa gẹ́gẹ́ bí ìrí wa kí wọ́n sì jọba lórí ẹja òkun lórí ẹyẹ ojú ọ̀run àti lórí ẹran ọ̀sìn àti lórí gbogbo ilẹ̀ àti lórí gbogbo tí ń rákò lórí ilẹ̀ òbí mọ́mì òbí dádì láti bẹ̀rẹ̀ ayé olórí náà fi wá dá ológun náà fi wá dá so don't be surprised wọ́n yẹ wo bí ma fẹ́ bá ń débì kan tó ń pa ọmọ rẹ lólogo ṣùgbọ́n tó wà nínú ogun ó nídìí o mọ́mì fẹ́ báwo ìrìn àjò ayé ẹyin tí gbogbo ẹ̀kan ń bàjẹ́ tó ń dàrú kì í ṣe bọ́lọ́run ṣe sọ nìyẹn o oh my god olórí yẹn ní ayé ló sọ wípé ò lè níláárí ènìyàn ló sọ fọ́rọ̀ rẹ ò lè jásíre wòlíì ló sọ apáyé rẹ ò lè nítumọ̀ o kíyèsí ọlọ́run ò sọ bẹ́ẹ̀ wo bí ẹni tó kọrin yẹn túmọ̀ nǹkan kan ni ẹ wo bí ó ti dékun ìdájọ́ wòlíì ti wo kéèsì ẹ tó ní kò sí solution aran mi sọ wàhálì sọ bẹ́ẹ̀ ni kéèsì ẹ ó ti sún ẹ ó ti káàkiri ó ti yálé wòlíì ilé àfa ilé baba aláwo ilé yẹmí wòlíì gbogbo bí ló ti dé pásọ ti dá sí èèyàn ti dá sí ó ti wá sọ débi pé ọ̀fẹ́ lọ bí àdúrà mọ́ ti lọ sọ fún ọ wípé àwọn mo ní ó máa wọ́ kí báyìí ṣẹ́rí mẹ́tálítì kan wà tó kárì wípé ó ti tán pé kò sí ìrètí mọ́ obìnrin yẹn náà sọ torí ojú tó fi ń wò mí nínú ìwé tí wọ́n pè ní 4 samuel ìwé samuel kìíní ló ti ń sọ bẹ́ẹ̀ nígbà tó ń sọ̀rọ̀ ní chapter 4 verse 21 ó ní kábòódì ó tó sọ wípé ó ní ògo tán ní ìsírẹ́lì ó ní kò sí ògo fún ìsírẹ́lì mọ́ ní verse 22 ló ti wá sọ yẹn ní kábòódì yẹn verse 21 ló wá verse 22 ó ní ìtumọ̀ ẹni pé ògo tán fún ìsírẹ́lì nígbà tó fẹ́ máa ṣàlàyé ó nítorí wípé bàbá ọkọ rẹ̀ kú wọ́n wá gbé àpótí ẹ̀rí lọ àpótí ẹ̀rí ò ń ṣe tẹ́nikẹ́ni lè gbé lọ so ó ba lójijì bí wọ́n náà ṣe wọ́n wípé wọ́n ti gbogbo lọ́mọ ẹ̀ lọ́wọ́ wọ́n ti gbogbo lọ èmi ò sọ pé wọ́n lè gbé ògo lọ mo ti sọ fẹ́ bàbá ẹ̀ sọ I'm repeating myself wọn máa ń gba ògo lọ́wọ́ ológo ṣùgbọ́n ẹnikẹ́ni kì í gbólógo ológo ẹ̀ ológo ló ni ògo àwọn aláwùjọ kan ní pásọ kan sọ ní pásọ kan ti gbogbo everybody múlọ́lọ́ má jẹ kó lè gbogbo omi kò sí pásọ kan tí gbogbo ẹlẹgbẹ kò sí wòlíì kan tí gbogbo ògo ẹlẹgbẹ wòlíì kan tó bá bàbàdé tó bá ń rìn pásọ kan tó bá bàbàdé tí ọlọ́run bá gbé sókè evangelist kan tó bá bàbàdé tí ọlọ́run bá dà fún kò ló ogún ẹnikẹ́ni ogún tiẹ̀ ló ń lò ohun tí mo mọ̀ tán lè ṣe fún ogun ẹni pé wọ́n lè dá ògo rẹ̀ dúró mo dẹ̀ sọ wọ́n lè gbé ògo jù sẹ́wọ̀n tí ògo bá wẹ ojú korojú ológo fún ẹ̀ máa ṣẹ̀wọ̀ ojú ayé ẹ gbọ́ mi sà wọ́n lè dá ògo kúnlẹ̀ pẹ̀lú àìsàn káìsàn di ológo mílẹ̀ ògo rẹ̀ wà nílẹ̀ ṣiṣẹ́ bó yẹ kó ṣe ẹ gbọ́ mi sà wọ́n máa ń gbé ògo sọnù mo sọ̀rọ̀ kan obìnrin yẹn tó sọ pé kábódì kábódì ó nítorí pé ògo kò sí fún sẹ́ẹ̀lì mọ́ kí ló fà onítorí àpótí ẹ̀ tí wọ́n gbé gbígbé tán gbé lọ mo ti sọ fún ọ ọ̀tá ni kó má jẹ́ kó gbọ́ ògo ẹ̀dànù lọ́wọ́ ẹ̀ torí bọ́ bàbá gbogbo ẹ̀ kò sí tó fẹ́ fi ṣe ọlọ́gbọ́ ó máa lọ dọ́ǹpù ẹ̀ ni kò sí gbogbo bí tán bá ti gbọ́ ògo òkè ẹ̀jẹ̀ ká sọ pé wọ́n gbọ́ ògo ìjìnlẹ̀ kan ìgbà tí wọ́n gba jósẹ́fù kí náà lọ ṣe wọ́n dọ̀pẹ̀ sókò ẹrú ìgbà tó kò ló pẹ̀lú kí náà ṣe wọ́n dọ̀pẹ̀ sí prison tó bá yẹn bẹ̀rẹ̀ síbẹ̀ ògo yẹn wà ní ayé ẹ̀ kí ni ògo yẹn ògo ìtumọ̀ àlá mo sọ fẹ́ pé tẹ́pẹ̀ lógo ni ti àdámọ́ èèyàn àdámọ́ ènìyàn téèyàn fi ń tayọ àdámọ́ ènìyàn tó ń dámọ́ èèyàn téèyàn fi ń gbé èèyàn àdámọ́ èèyàn téèyàn fi ń gbẹ́ nǹkan gíga àdámọ́ èèyàn téèyàn fi máa ń jókòó láàrin àwọn ọmọ aládé àwọn ọmọ aládé àdámọ́ yìí ló máa ń sọ ẹni tẹ́rọ ìyẹn kan pè ní ẹrú dọmọ ẹ wo dáfídì àdámọ́ ẹ̀ ni ogun jìdá ní ẹ̀ẹ̀kan ṣoṣo ogun ẹ̀ẹ̀kan ṣoṣo tó bá gòlà yá ti dà ó dẹni tí ń dóni wájú ọba àdámọ́ ènìyàn òun ni ogun ènìyàn òun ni ayé ń kówó lé lórí òun náà ń sanwó lé lórí nígbà míì àlòmíì fi sọ pé bóyá ẹ̀bùn tí èèyàn ní ẹ̀wọ̀ ẹni tó ń gbẹ̀ṣẹ́ ẹ̀ṣẹ́ tó ń gbà yẹn láyé ń kówó lé lórí tí ọba rí wòlíì wọ́n máa sọ pé tó bá dọ́dọ̀ wòlíì ìwọ ọkọ ló máa sọ ohun tó bá wa ẹ̀yin mọ́ ló máa gbẹ nu tú àṣí ogun fún ẹ ẹ̀dẹ̀ lè náà tó dọ́dọ̀ mi kí ni owó ṣẹlẹ̀ gbé bá mi mo fẹ́ tàbí ẹ mo mínísà fún ẹnìkan ránṣẹ́ ọlọ́run lánìí ó wá láti ibo òyìnbó ni ó ti ń gbọ́ mi lórí rédíò 7 years ó bá wa bó ṣe dé ó dì káìsì wa bó ṣe jókòó ó lòun fẹ́ wá gbàdúrà ó fẹ́ ìtọ́ni lórí kankan gbàrà bó ṣe jókòó báyìí àárín àwọn èèyàn ló dààmú wa nínú program bó ṣe jókòó mú ní ẹ̀mí ọlọ́run sọ wípé ìránṣẹ́ ọlọ́run ní bẹ́ẹ̀ bá ti bẹ̀rẹ̀ máa bẹ̀rẹ̀ dá sàmbá wa nọmba 2 ẹni ṣòro lórí ọ̀rọ̀ ìgbéyàwó yìí ẹ wá ń wò pé ọgbọ́n kìíní kẹta ìyàwó tẹ́ ẹ fẹ́ kọ́ ṣé ìyàwó kejì kan ló wà lọ́dọ̀ yìí omi jésù ni ìyìn tó sọ tó fi fèsì yẹn ìbéèrè tí mo béèrè ní kẹsọ ṣé ẹ ti fẹ́ ìwò kan ṣé ìyàwó kejì kan ló wà lọ ó lò níyàwó sí nàìjíríà wọn ní problem òun tún wà nínú òyìnbó lè tó kínú tó ní problem wọn wò pé wá tó wà ṣé kò ń fẹ́yìn láti nàìjíríà lọ àbí kò ń padà lọ òun tó wà béèrè nìyẹn ológun tó jà yín kọjá marriage ẹlòmíì máa rò pé bóyá marriage ní problem ni wọn sọ kan báyìí kan báyìí kan báyìí ló ṣe yín sá nǹkan báyìí kan báyìí ni kẹ lọ ṣe sá ní ojú ẹsẹ̀ mi ò tí ì rí irú ẹ̀ rí $1,000 ló kọ́kọ́ ní kí n gbà ó ní pé wọ́n sọ bẹ́ẹ̀ ẹ̀mí mọ́dẹ̀ confirm $1,000 bàbá wo dáadáa ó lé ní 1,000,000 ló fún mi ẹjọ́ sá kí ló kọ́ olé lórí ògo tí ọlọ́run fún mi bíi wòlíì àwọn ìránṣẹ́ ọlọ́run mi ò ní wàásù ni wọn wọ́n á parí ìwàásù owó tán máa fún ẹjọ́ $100,000 ẹ̀bùn ẹni ògo rẹ ni ọlá rẹ ni báwo bí tó wá ṣe ẹlòmíì ò lè gbà á no ohun tó lè ṣe wọn lè gbà kí n rí lò wọn lè búlọ́ọ̀kì ẹ̀mẹ́ lọ́wọ́ ẹ̀rú tó ṣe fúnjọ́ sáfù ni olóògbé ẹ̀bùn alẹ́ yẹn wọn lọ sọ́fẹ́ wọn wọn á bẹ̀rẹ̀ sí sọ bíṣọ̀pù ẹlẹ́wọ̀n kàlú ìmájì ẹni tí ẹ kú ẹ̀ láti ọba ṣùgbọ́n nígbà tí ọlọ́run fẹ́ rí kọ́bẹ̀ padà ńkọ ọlọ́run ò wá gbé padà síbi tó ti ń ṣerú mọ́ àfi ọba ló ti láǹdì gbogbo ẹni tó bá ní ògo bí ayé bá ti sáàkà tàbí bá ti kọjú ìjà sógo rẹ ọjọ́ tọ́lọ́run bá ti gbé ẹ̀pàdé ẹ̀mí mímọ́ tàbí bá gbé ẹ̀pàdé wòlíì rẹ tàbí tó bá áńgẹ́lì rẹ sí ọlọ́nà tó lùmù tó lè lò ẹ gbọ́ mi sà ọlọ́run a máa yí èèyàn padà a máa lò bí áńgẹ́lì fún yàn ọlọ́run a sì máa yí áńgẹ́lì padà a lò bí ènìyàn fún ènìyàn tí ọlọ́jọ́ tó bá ti ní ẹ̀ka ń ta yẹn gbàgbé ọjọ́ tọ́lọ́run bá gbé ẹ̀pàdé wòlíì ẹ̀ solution dé nìyẹn oh my god ìránṣẹ́ ọlọ́run yẹn ni yes I'm satisfied it is not that I know that God is directing me ó ní sin báyìí ọkàn wá balẹ̀ gbogbo ó ti wọ ókè ní sin ló sọ̀mọ̀ pé ọlọ́run ló ń darí o ẹnì kan sàmì ọlọ́run máa darí ìyá bẹ́ẹ̀ ọlọ́run máa darí ayé o ọlọ́run máa darí sẹ́wọ̀ ìdẹ̀dẹ̀ mọ̀ jù wọ́n kàn lè mú ògo ẹ̀ kan sọ sẹ́wọ̀n wọ́n lè gbọ́ ògo rẹ̀ dàgbà mẹ́nikẹ́ni ò lè lo mo sọ mi mọ̀gbà kan tí mo sọ bẹ́ẹ̀ lẹ́nu iṣẹ́ ká sọ lórí ògo yìí ó ní ọmọ ìyáálé àti ìyàwó bóyá ọmọ ìyáálé kan lè sá eré gan gidi kan ó méré sá ó ti sáré fún nàìjíríà bó sáré ní international ìyá ń lè yàwó wá lóun fẹ́ gbé ògo ẹ̀ fọmọ ṣé kí ọmọ wa bẹ̀rẹ̀ sí sáré jùlọ ni àbí kò sáré tó kò ṣeé gbà ohun tó lè ṣe ni pé kó dá wàhálà sílẹ̀ bí lápẹ́ ọmọ yẹn fẹsẹ̀ kan ohun tán lògo bá dagun ohun tó lè ṣe nìyẹn bí àti máa ń sọ fún òwò tó bá ń gbọ́ mi májà yóò bàjẹ́ jẹ́ débi lórí tán májà ń da ayé rẹ̀ májà bẹ́ǹgẹ̀ tó bá wá bẹ́ǹgẹ̀ ẹ̀ súnmọ́ bíi àdúrà súnmọ́ wòlíì wòlíì lọ́lọ́ máa ń lò fún ìtọ́ni fún ìjálí fún ìgbésẹ̀ k ki ma ba gbagbe gbogbo eniyan e lo wa wa pa se pa si lo wa ti pa paper funfun ni sa a ri be lati adua lati bi kan de bi kan ni ose paper white plain paper ti o ni la lari boya bi photocopy paper tabi parchment paper lo prepare oh my god nkan gbodo sele e gbo mi mo mi ati daddy lori oro omo to mo gogoro ologo to je ologogoro mo ni lowo yin eh lori omo to ti o bere yin mo yen lori omo to e ka ma jeun e to je pe to je yala to be yen lori omo to e ko ma sanu yin gbanu ti anu yin jina si yen lori omo ti o bere yin yen e ge ti paper ti e na a dari wa le omo ni na kuna sa pada wale abi o pada wale ni mo ti ba won kan lebe odun akawo ti mo le a mo ani ko burize fun mo fun loruko oluwa meta meta mo salaye fun bo se ma ka pelu rice yen awon kan won se na don don wọ́n kàn fẹ́ gbọ́ vision ni wọ́n máa sọ fún yí vision without solution confusion and destruction wòlíì lè ní òpó ọlọ́ọ̀jọ́ sá tó bá sọ pé iṣẹ́ wòlíì bí yàtọ̀ àdúrà ní ìfẹ́ pé bí yàtọ̀ wòlíì lẹ̀ yìí mọ̀ sí bí yàtọ̀ ní ẹ̀dínmọ́ ni bí yàtọ̀ àdúrà ní ìmọ̀ olórúkọ tó le fún iṣẹ́ ti wòlíì nìyẹn pé lọ ṣe báyìí wá mo wá fún oníṣẹ́ wòlíì Olorun anu my god he said that he said this 40 years ise awon oli agbagba ni so fun wa o ya ni ye lo se bayi e lo ba mama ise bayi mo wa fun won mo fun won tinu tinu o ya lo ka mo ni la ni 7 days omo iba ti 20 years lo mo ni o ti bere ni o ti wa le mo e gba ipe e opolopo gba won do pe ni gba mama kan mama yen ni ohun lo se o loruko olu yen ohun pe ohun gba adu ati eku te ku so lo pe omo to nji ya le lori to tu wa nje oni ya omo to n laagun lati to to wa je nkan kan lori laagun o lo pa ijo jokata bi kan o ni bi ko re se wole ni so pe ma mi bi lo wa se ko ma bon ni lati lo ni bo omo ni ma wa le duopa du sibe du sibe ko ma da bi edi kayo ma fi kayo ma mo ha ma mi ma wo ni o n te fe ri so bi mo ran jo so nigba to ma fun omo yen ni owo 100,000 omo kokko fun bi da mewa o lo ni ko n gba owo yen o lo ni ko n kete kokko lo ra unje ko ma je o te ma fa pe ko ma wo ni o ma wa ba n se ni lodun mama kan mo de je ni alo iya re in the name of Jesus you want to know what people can funa re tori kan da ru wona ha ha o si se se le mi dikin o ba yin ile to si ko lati joy na lo wa loju kan o pa bi e anti kan ba mi so o ni fo bedu lo na re do lo wa kan ya lati kire se nja ya lati kan mo de se tan o no ba n dogun si capital kan ya ta to ni melo le tin ko lo ja 15 years lo ba bi ni pe o wo te lo ko si ya lati o bu lo wa ni ore tewe o mi e sa o ni lo ko lo jo bi ni lo ko wa gbele oruko jesu lo kuro emi oku gbogbo emi oku to ni o ma sasiyori to ni o ma sirise oja kaka bafia oruko jesu ogun yen se amen in the name of Jesus so gbogbo yen lo mura on the 10 osu yi ma ni agbara ojo monday to n bo ni parchment paper tabi wa paper yen gbogbo ni mubo ohun gbogbo ni gbogbo agbara o abẹ gbe igbese ise kan to ni agbara pupọ pupọ ju se wa nu to ma sele ri gbogbo iwọn to ba wo wipe ki lo se aye emi e gbọ sa oh my god ogun oni na kuna lo ko lo aye mi kí ló ṣe mí bí mo fẹ́ di oúnjẹ ẹlẹ́dẹ̀ tí mi ìtú yìí jẹ báwo nǹkan jẹ àjẹ yóò àtàjẹ sókùn yìí bàbá mi ẹwọ ìmọ̀ àpàdé àtọ bàbá mi lọ ẹ múra òǹdí tẹ́yìn yìí ni ha wọ́n tó rí pé iṣẹ́ ò lọ dédé torí pé àgbẹ̀ dàrú torí pé kò tiẹ̀ yí ẹ ò mọ ibi tó fẹ́ yà sí mọ́ bí o ṣe ń lè ò bá kò tiẹ̀ ò tẹ̀mọ́ ò tẹ̀mọ́ kí ló ṣe fẹ́ rìn ha ìgbèsè tó wà ń lẹ́rẹ̀ ṣẹgbẹ́ ẹ̀tẹ́ bá ń bọ̀ láti ṣàdáwò ẹ̀yìn tẹ́ bá ń bọ̀ láti abẹ́kúta ọgbẹ́ ẹ̀tẹ́ bá ń bọ̀ láti ògùn lè kó tẹ́ ń bọ̀ láti tẹ́ńbù ọ̀tà ọgbẹ́ ẹ̀tẹ́ ń bọ̀ láti gbogbo ọ̀nà ìjẹ̀bù ọkọ̀ ẹ̀ bá ṣàti wẹ̀ lẹ́ẹ̀kẹ́ dé ìwò road ọgbẹ́ ẹ̀tẹ́ ń bọ̀ láti ọ̀nà ògbómọ̀ṣọ́ tẹ́ ń bọ̀ láti ọ̀nà ọ̀yọ́ ọgbẹ́ ẹ̀tẹ́ ń bọ̀ láti ọ̀nà òkè ogun ẹ̀ ṣáà dé ìwò bọ́lẹ̀ ní dọ́kítọ̀ olú ogun òkè sẹ́gbẹ̀ẹ́ fámásì lẹ̀ oríkọ́ kàdàbà gbé ọbọ̀ láti amátàsí a ní agbára o bá ní máa kéde fún àwọn èèyàn a máa fún ogun yẹn ní omi ibùdó agbára lọ́fẹ̀ẹ́ pátápátá gbogbo ẹni bá wa wàá kí jẹun ọ̀fẹ́ oh my god oúnjẹ tó wà káwọn èèyàn tó máa mú lọ bọ́lẹ̀ ṣe bẹ́tẹ̀ ní ẹbẹ̀ àwọn tí wọ́n rí pé àmì kan wà wọ́n
3: grace of
2: UBA ni o. UBA. 1010 2470 5050 80 orúkọ tó máa níbẹ̀ Christ Artillery Atamátàsí gbọ́n ní omi ilẹ̀ ọlọ́ fi wọ́n ṣọ̀bẹ o wà kọ́kọ́ wẹ̀ ńbẹ̀ ilé tó bá kù fún wọ́n ṣọ̀bù fún wọ́n lé kò fún wọ́n nẹ̀ wà nípa ìpadà ilé máa ṣẹlẹ̀ owó yẹn tọ́jú ẹ̀ wà tún lò nígbà mi gómìnà lọ́ọ́ fìlìpíà lọ wá white paper yẹn tí mo ní kó ní kálukú gẹ̀ẹ́sì o tó bá mu dé máa sọ tó fẹ́ fi ṣe fún ọ. Gbogbo ẹ̀yẹ lọ múra o.
3: Lọ múra báyìí.
2: Ẹ̀jẹ̀ múra lọ́la fẹ́ ìdè yìí o.
3: Ẹ̀jẹ̀ múra
2: o. Gbogbo ẹ̀yẹ yẹn. Alágbára nígbàdàn o. O máa ní agbára nígbàdàn. Ẹ̀ní sango ni o. Sango ti bàdàn ni o. Ìyẹn ní sango ẹlẹ́yẹ lórí o. Ẹlẹ́gbọ̀n bá tó la yẹ àtọ.
3: Grace up.
2: Ẹ̀tún wà lẹ́yìn ìtàfọ́ ààrẹ nà.
3: Lẹ́yìn
2: ìtàfọ́ ààrẹ nà ló wà. Grace up yẹn. Olúwa dámiláre gàdí. Sáàsọ pé kún yunifásitì
3: yẹn
2: ìbẹ̀rẹ̀ ń lọ ìsọ́ngbò ẹlẹ́yẹ lóru ẹ̀ ń tàfó ààrẹ
3: náà
2: ìyẹn nígbàdàn nígbà ìlú o. Àgbẹ̀ méje ni program bẹ́ẹ̀. À ń gbọ̀dọ̀ ọba ní aago méje sí mẹ́wàá ni.
3: Méje sí mẹ́wàá.
2: Kọ́bọ̀ wá di aago méje náà.
3: Bẹ́ẹ̀ni sà.
2: Wàá tẹ̀ wàá wà ní olúwo.
3: Olúwo.
2: Tí ọ̀lọ́nà tó yẹ tẹ gbọ́dá.
3: Yẹ
2: ní pàmàtà.
3: Yẹ sà.
2: Yídà máa sọ kó tó bá dọ́dọ̀ wò ni. Ìwọ kọ́ ló máa sọ tó bá wá. Ẹ̀mí mọ́ ló máa ohun tó bá wá àti ìgbésẹ̀ tó máa bí àtọ̀nà àbáyọ lórí. Jẹ́ fún ẹ ní àká nọmba tó fẹ́ lò kọ́ sílẹ̀ báyìí. UBA ni o. UBA. 1070 5050 80 orúkọ tó máa níbẹ̀ Christ Artillery Atamátàsí gbọ́n lẹ́ẹ̀kan sí 1010 2 4 24 double 7 77 5050 80 Christ Artillery Atamátà ogun ò ní jà o. O máa bọ́ lọ́wọ́
3: ogun.
2: O máa bọ́ lọ́wọ́
3: ènìyàn.
2: In the name of Jesus. Bó ṣe ń dá ọ̀rẹ́ yẹn máa pè báyìí. Ìjẹ̀ gbàdúrà fún ọ. Ìwọ́ tó fi 2000. Ó kéré jù tó fi sí ṣàpèyí. Àti ìwọ́ tó wọnú èdìdí oṣù kẹjọ oṣù àṣepé yẹn tí mo lo èpè fún. Nọ́mbà ẹ̀ ni kó máa pè sí. Òun náà ni WhatsApp nọ́mbà mi. Ìwọ́ tó dẹ̀ fẹ́ rí mi bí wòlíì náà o lè fi book appointment. Kọ́ sílẹ̀ báyìí o. Ó dẹ̀ lè ní kí á dẹ̀ sí prayer group mi kó lè máa rí àdúrà gbà. Kọ́ sílẹ̀ 070 0 70 3535 2 3 23 1 4 14 1 7 17 bọ́lẹ̀ kan sí o 070 0 70 3535 2 3 23 1 4 14 1 7 17 bọ́lẹ̀ kan sí o 070 0 70 3535 2 3 23 1 4 14 1 7 17 máa pè ní gbogbo ìwọ́n tó sọ̀rọ̀ yẹn support mo fẹ́ gbàdúrà oṣù tuntun fún ẹ bọ́n nàbà náà lẹ́kàn sí 070 0 70 3535 2 3 23 1 4 14 1 7 17 bó ṣe dáwọn ọ̀nà ńlá ogun yẹn dẹ̀ ṣe in the name of Jesus. Àǹfààní kí ló jẹ́ bíyànjú àjèrè ayé kò sọ mẹ́rin àmì sọ̀jọ́ bọ́
3: lọ́wọ́
2: àbọ̀ lọ́wọ́ ẹ̀ nìyẹn in the name of Jesus. Jésù olúwa.
4: Lagiliwa FM 96.7. La Gelo FM, Jagaba Gogo Radio.

0: Ẹlú FM 96.7.
1: Ẹ jágbó.
2: Ẹ kú ojú wọn o. Ìrú afẹ́mọ́jú ni ó ń dé sí etí ìgbòyín láti ìkànnì ti lágẹ̀lú 96.7 FM òkè gájòkè. Táàtà kan mọ́lẹ̀ sílé fún Báláú ládùúgbò fẹ́lẹ̀lẹ̀ ńlẹ̀ Ìbàdàn. Adékunlé Yusuf ló nírò ìyẹn ṣáájú ìgbókókó tó wà nínú ìròyìn náà. Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun náà ló ti ké sí alága àjọ EFCC láti wá ṣàlàyé ìdí eléyìí tó fi gun igi gún àpò àsùnwọ̀n ìpínlẹ̀ náà. Ẹgbẹ́ NAS náà ti fún ìjọba ìpínlẹ̀ Ògùn ní gbèdéke wákàtí 72 láti gba àwọn tí wọ́n jẹ́ olùkọ́ akẹ́kọ̀ọ́ tí wọ́n jí gbé padà kán sì wá ojútùú sí àìsí ètò ààbò láwọn ilé ẹ̀kọ́ gbogbo. Igun kan tó mójútó ẹ̀tọ́ ọmọnìyàn nínú àjọ ìṣọ̀kan àgbáyé náà ni wọ́n ti gba ìtalólobó wípé àwọn èèyàn eléyìí tí orílẹ̀-èdè Iran ti ṣekú pa láti oṣù kẹta ọdún òun náà láti gàga ara. Vigo náà ló ti pè fún ikọ̀ òfin ipò sílẹ̀ Invertino. Ní báyìí gbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́, gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọlá Adeleke òun náà ló ti ké sí ẹni tí ń ṣe alága yíyan fún àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ tó ń ti ṣíṣòwò òlú mọ̀kùmọ̀kù. Èèyàn ọ̀la Olúkóyèdè láti wá ṣàlàyé ọ̀rọ̀ ìdí gan ní pàtó eléyìí tí wọ́n fi gígun àpò àsùnwọ̀n ìjọba ìpínlẹ̀ náà. Adeleke ẹni tó bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ ní ilé iṣẹ́ ìjọba níbi tó ti ń ṣàlàyé ọ̀rọ̀ wípé ìgbésẹ̀ eléyìí tí ẹni tí ń ṣe alága àjọ EFCC gbé yìí òun náà ni kò bá òfin mu, tó sì ń ṣàlàyé ọ̀rọ̀ wípé ó mú kí ìjọba àwarawa kó tó fẹ́ lè díẹ̀ sí lórílẹ̀-èdè wa Nàìjíríà. Gómìnà ẹni tó ń ṣàlàyé ọ̀rọ̀ wípé ìgbésẹ̀ eléyìí tí àjọ EFCC gbé yìí òun náà ni kò kọ́kọ́ gba àṣẹ lọ́wọ́ ilé-ẹjọ́ kó tó di pé wọ́n gbé irúfẹ́ ìgbésẹ̀ yìí. Eléyìí tó sì ń jẹ́ kó dàbí ẹni wípé àjọ EFCC ń ṣègbè lẹ́yìn ìjọba àpapọ̀. Gẹ́gẹ́ bó ti ń ṣàlàyé ọ̀rọ̀ wípé ṣe náà ni wọ́n gba àṣẹ lọ́wọ́ Gbóyèga Oyètọ́lá, eléyìí tó lo agbára òkè lórí ètò ìdìbò tí ń bọ̀ lọ́nà láti lè rí dájú pé ọmọ ẹgbẹ́ wọn tí ń ṣe ọmọ ẹgbẹ́ òṣèlú ti APC òun náà ló jáwé olúborí. Gẹ́gẹ́ bó ti wá ṣàfikún rẹ̀ wípé àwọn kò ní fààyè gbà kí ìjọba àpapọ̀ máa lo agbára wọn tó tàbí àwọn tí wọ́n bá jẹ́ ilé iṣẹ́ tó bá ń ṣiṣẹ́ fún ìjọba àpapọ̀ láti máa tẹ ẹ̀tọ́ àwọn ọmọ bíbí ìpínlẹ̀ Ọ̀ṣun mọ́lẹ̀ tàbí láti máa dúnkòkò mọ́ ìjọba wa ń bẹ̀. Gẹ́gẹ́ bó ti wá tàkòtò àwọn oníròyìn tí ń tàkòtò béèrè sí wípé ǹjẹ́ àjọ EFCC ti fìgbà kan rí pé àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ ìjọba ní ìpínlẹ̀ ọ̀hún láti wá ṣe àpatẹnujẹ́wọ́? Níbẹ̀ ló ti ń jẹ́ kó di mímọ̀ pé lóòótọ́ àti lódodo òun náà ni àwọn kan nínú ìṣèjọba àwọn sì lọ dáhùn ìpè àjọ EFCC tó sì jẹ́ pé ṣe náà ni wọ́n wẹ̀ tí wọ́n sì yẹ kánkàn. Àmọ́ ṣá ọ̀yẹ̀ ọ̀rẹ́yìn òun náà ni àjọ ọ̀hún sì gbàgbé ìgbésẹ̀ láti fi igi gún àpò àsùnwọ̀n ìjọba. Àwọn tí wọ́n jẹ́ ẹgbẹ́ akẹ́kọ̀ọ́ lórílẹ̀-èdè NAS òun náà ni wọ́n ti fún ìjọba ìpínlẹ̀ Ògùn níwè gbèdéke wákàtí 72 láti dájú pé wọ́n gba àwọn tí wọ́n jẹ́ akẹ́kọ̀ọ́ 5 tí wọ́n jí gbé ní iléèwé gbogbonèsè Gateway ICT Polytechnic tó wà ní Sápàdé. Gẹ̀gẹ́ tí wọ́n sì fi kélé òfin gba àwọn tí wọ́n ṣekú pa akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ DS Adégbénró ICT Polytechnic tó wà ní Ìtọ́rí. Gẹ́gẹ́ bó ti ń ṣàlàyé ọ̀rọ̀ wípé àìsí ètò ààbò láwọn iléèwé gbogbo ní ìpínlẹ̀ náà ló ti ń gbogbo sí báyìí. Gẹ́gẹ́ bí ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ ohun ti ṣàlàyé ọ̀rọ̀ tó ń ṣe kìlọ̀kìlọ̀ wípé bí ìjọba ìpínlẹ̀ Ògùn bá kọ̀ láti dáhùn àwọn ìbéèrè wọn àti láti wọ ojútùú sí àwọn ìṣòro yìí, àwọn ò tún gùn lé ìwọ́de alágbára eléyìí tí ó sì fa kíkí gan ní ìpínlẹ̀ ọ̀hún. Gẹ́gẹ́ bó ti ń pe ìjọba tó ń ti àwọn tọ́rọ̀ kàn láti yan àwọn tí wọ́n lẹ́nu ń bẹ̀ ní ìṣèjọba wọn láti ṣe àbẹ̀wò ẹ̀lẹ́ńbẹ̀kú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí àwọn mọ̀lẹ́bí Ahmed Sekinat eléyìí tó jẹ́ akẹ́kọ̀ọ́ nílé ẹ̀kọ́ DS Adégbénró ICT Polytechnic eléyìí tí wọ́n ṣekú pa lásìkò ìgbà tí wọ́n digun jalè. Gẹ́gẹ́ bó ti ń ṣàlàyé ọ̀rọ̀ pé àwọn kan náà tí wọ́n jẹ́ akẹ́kọ̀ọ́ náà ti ń gba ìwòsàn látara ọgbẹ́ ìbọn eléyìí tó bà wọ́n ní tí wọ́n sì wà nílé ìwòsàn ìjọba tó wà nílùú Abẹ́òkúta. Bákan náà ń pè lọ́jọ́rùú Wednesday níbi ètò àwọn oníròyìn eléyìí tí wọ́n pè sí olùléṣẹ́ ọ̀hún tó wà nílùú Abẹ́òkúta tí ẹni tí ń ṣe akọ̀wé gbogbogbò àjọ náà nípínlẹ̀ náà Ọládiméjì Uthman tó fi ń ṣàlàyé ọ̀rọ̀ fáwọn akọ̀ròyìn. Gẹ́gẹ́ bó ti ń ṣe kò di mímọ̀ wípé àwọn iléèwé gbogbo ta ti ri ilewe gateway ICT polytechnic to wa sapade to nti awon ilewe miran o na lo je pe awon ti won je akeko nbe inu iberu bojo ni won wa latara aisi eto abo ijinigbe idigunjale oro awon omelegbe okunkun ati ifipa jeran sokun si lara eni to nti awon iwa odaran mi eleyi to ngugo ni ipele ogun ajo abo are ni labolu lorilede NFCDC o na ni won ti gbe ijiya jade fun awon osise won kan eleyi to to mokan de ni 80 lori awon esun lokun ojo kan eleyi ti won fi kan won gege bi iroyin ti fi di e mule wi pe awon eyan ohun na notifikele ofin gbe lara awon ta si ri afurasi mefa eleyi ta fe sun bi ba opa epo je kan to nti awon afurasi miran ta won na lo bi mefa eleyi ta fe sun nini awon nkan jagun ibon lakata leleyi ti o ba ofin mu gege bi oga agba yan fun ajo NLCDC iyon Ahmed Audi gege bi salaye oro fun awon oniroyin ni ojoru Wednesday ni olulese ohun to wa nilu abi okujo nilu Abuja bakan na nibe ni en ti soju re iyon agbenuso babawale afolabi ti salaye oro wi pe awon osise awon to nlo bi 85 o na ni idajo ti wa fun bayi to si je ko won se tan lati gba ijiya won amo to je pe awon merin miran o na ni won se iwadi alagba lori awon esun eleyi ti won fi kan won gege bo ti wa salaye oro iyon eni ti se agbenuso babawale afolabi na lo salaye oro wi pe awon oga agba yanyan meji eleyi ton je deputy commandant ton ti assistant commandant general o na ni won wa lara awon ti won gba iji ohun bakan na lo fi di e mule wi pe awon ti won je oga agba lenu ise ton lo bi 35 ton ti awon omo kekeke lenu ise tawon na lo bi 37 na wa lara awon ti won gba iji ohun gege bo ti fi di e mule pe awon esun lokun jo kan eleyi ta fi kan won o na ni gbigba awon eyan ise lona ti o ba ofin mu ati sise regerege ori ise koda to fi mo sise owo makumaku koda sise fifi eyan pon ti o ye kan fe eyan pon ati n to ni se pelu ailo tonu fifowo ehe mu nkan ati n to ni se pelu jiji nkan ti ese ti won ati awon esun miran eleyi ta fi kan awon eyan ohun ogba be na ti wa fi di e mule wi pe awon ijiya eleyi ti ajo ohun gbe jade o na ni yiyo awon kan kuro lenu ise to n ti won si pase fun awon kan lati lo fi eyin ti ni papandodo bakan na awon kan o na lo je pe baba tin tin feyin ti na ni won tun foju ba ile ejo latari awon esun eleyi ton fi kan won to gagara ni bayi lati ile okere igun kan eleyi to mojuto eto omoniyan ninu ajo isokan agbaye o na na ti gba iroyin to n ti itanilobo eleyi to n ke si ajo ohun wipe iye awon eyan ile ti orilede iran ti dajo oku fun bayi o na na ti gagara latara bo ti je wipe idajo iku ile ti orilede n gbe kale yi o na ni won fi n dukoko mo awon araalu ati lati gbe iberu bojo si awon araalu lokan gege bi folkatalk bo ti salaye oro wipe ko di ni awon eyan to 84 eleyi ti won ti dajo oku fun ton ti gbemi lenu won laarin osu keta odun ta wa nu re yiyun ojo kokan din ni 20 to si je pe awon ejo miran to nlo bi 37 o na lo ti ran ti lo die papo mo iwode eleyi ti won se tako ijoba iyun ni osu kini odun ta wa nu re yi gaba ti wa fi die mule pe ko ton din ni awon 80 miran eleyi ti won wo idajo oku ni waju won bayi to si je pe awon kan laarin won o na lo je pe esun gbigbe ogun oloro o na ni won fi kan won to ti won salaye oro wipe igbese eleyi ti orilede iran gbe yi o na ni ko ba oju mu to si tako eto omoniyan gege bo ti wa fi di e mule ipo orilede iran o na ni o ti je wipe won ti wa ni ipele elekeji ninu orilede eleyi ti n dajo oku fun yan julo leyin orilede china gege bi ajo Amnesty International ti fi di e mule wipe awon eyan ti orilede iran ti dajo oku fun te si gba emi lenu won ni odun to koja nikan o na lo ti to 2000 o le mokan de ni 100 leba eleka ti ere idaraya gbajugbaja gbabolu tele to je ogbontarigi fun orilede Portugal Luis Figo o na lo ti pe fun eni ti se are yanyan fun ajo FIFA iyun Gianni Infantino lati ko wi fipo re sile lori awon esun eleyi ti won fi kan wi pe o gbiyanju lati ta ipin idokowo ife eyi agbaye fun ile ise aladani kan nitori anfani ara ti e gege bi oyin ti fi di e mule wi pe se o na ni en ti se aleyan yan ohun ti tó ti padanu atileyin àwọn èèyàn eléyìí tó wà lẹ́yìn rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ti ń pè fún ìkọ̀wé fi ipò rẹ̀ sílẹ̀ lásìkò yìí bákan náà ló jẹ́ wípé àwọn àjọ ilé tó ń rí sí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá láwọn orílẹ̀-èdè gbogbo òun náà ti ń dúnkokò rẹ̀ sì ń ṣàlàyé ọ̀rọ̀ wípé àwọn ò sí lẹ́yìn Infantino mọ́ tó jẹ́ pé àwọn ò ní dìbò yẹn padà gẹ́gẹ́ bí ààrẹ fún àjọ FIFA gẹ́gẹ́ bí ìròyìn ti fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn tí wọ́n jẹ́ olùgbanáwọ̀ràn pàtàkì àwọn òṣìṣẹ́ kódà tó fi mẹ́nìkan torúkọ tiẹ̀ ń jẹ́ Carlos Cordeiro òun náà ló ti kọ̀wé fipò rẹ̀ sílẹ̀ látàrí bó ti ṣàlàyé pé òun ò nígbàgbọ́ nínú ìdarí ẹni tí ń ṣe ààrẹ àjọ FIFA òun mọ́ bákan náà nínú ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú Figo òun náà ló ṣàlàyé pé Infantino tẹ̀rí òun òun náà ló ti pàdánù àtìlẹyìn tó gbọgbọ́n láàrin àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ rẹ̀ gan tó ń ti àwọn tí wọ́n jẹ́ ọ̀gá àgbà nínú tó ní ṣe pẹ̀lú bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá iyùn lórílẹ̀-èdè àgbáyé. Èyí ló pín ìròyìn afẹ́mọ́jú wa fún tòórọ́ àmọ́ kó fi di pé mo lọ jẹ mọ́ àwọn kókó amẹ́nuba wá fún yín lẹ́ẹ̀kan sí i. Nínú ìròyìn afẹ́mọ́júmọ́ tó mo ti jẹ́kọ́ dímọ̀ pé gómìnà ìpínlẹ̀ ọ̀ṣun ti pe alága àjọ EFCC láti wá ṣàlàyé ìdí gan ní pàtó tán fi gbégi lé àpò àsùnwọ̀n ìpínlẹ̀ náà. Bákan náà mo fi ń tó yín létí pé ẹgbẹ́ náà ti fún ìjọba ìpínlẹ̀ Ògùn ní gbèdéke wákàtí 72 láti rí dájú pé wọ́n gba àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n jí gbé padà àti láti wá ojútùú sí àìsí ètò ààbò ní àwọn ilé ẹ̀kọ́ ọ̀hún. Láti ilẹ̀ òkèèrè mo ti fi tóyin létí wípé orílẹ̀-èdè Iran náà ló ti jẹ́ wípé ó ti wà lára àwọn orílẹ̀-èdè tí ń ṣe ìdájọ́ ikú fún ìyàn jùlọ látara bí àjọ tó jẹ́ ìyàjọ́ ìṣọ̀kan àgbáyé tó mójútó ẹ̀tọ́ ọmọnìyàn ti ké gbàjarè. Lẹ́ka ti eré ìdárayá mo ti ṣàlàyé fún yín pé agbábọ́ọ̀lù tó jẹ́ ògbóntarìgì fún orílẹ̀-èdè Portugal Figo ló ti pè fún ìkọ̀wé fipò ipò sílẹ̀ iyùn fún ẹni tí ń ṣe ààrẹ àjọ FIFA torúkọ ń jẹ́ Infantino. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn wọ̀nyẹn lè kàn sí orí ìtàkùn àgbáyé wa www.lagelofm.com bákan náà lè darapọ̀ mọ́ wa lórí ìkànnì X wa lagelofm 96.7 lórí ìkànnì àbánidọ́rẹ̀ ti Facebook lagelofm 96.7 Túnde Ọ̀làwọ̀ olóòtú ròyìn ṣe gbọ́tàn yìí pẹ̀lú ìkúnlọ́wọ́ ìbùkún olúwa Ọ̀làgunjú Adékúnlé Yusuf ló ti múra ìwá sí ti gbọ́ yẹn kójú mọ́lẹ̀ kan sí o ẹ̀ṣẹ̀ ń tẹ̀yàn wá láyò ní ìkànnì ti Lagelu.

0: àjò.
1: Tó bá ní nkankan tẹ́ fẹ́ dúró ṣe lọ́nà ìrìn àjò tẹ́ ń rìn, ẹ fẹ́ jẹun, ẹ fẹ́ sinmi, ẹ fẹ́ ṣẹ̀yọ́, ẹ fẹ́ dáwọ́ tẹ́lẹ̀, mi mọ bí ẹ̀yọ́ tẹ́ fẹ́ ṣe ṣe lè mú yín mọ́lẹ̀ tó tàbí kó ti gbìyìn dílẹ̀. Ẹ ń láti mú mọ́ra ní o, tẹ́ ẹ fi máa débi tí àwọn ènìyàn wà, bí junction, bí bus stop, bí village. Bẹ̀ wá sọ pé kinní kan ti bà yín lẹ̀, ẹ bá ní kí dúrẹ́fà sáà dúró lójúgbó náà ni. Ẹ stop ṣe bẹ́ẹ̀ o. Ẹ rí dájú pé ibi tẹ́ ẹ láǹfààní àti dúró sí láti ṣe nǹkan kan lọ́nà ìrìn àjò yín, ẹ rí pé ibi tẹ́ rò pọ̀ sí ni. Ní rìn lọ́jọ́ tí ibi ń pọ̀ náà ní ṣìrìn. Ní bọ́ sọ́wọ́ àwọn ajínigbé ṣètùtù la, bẹ́ẹ̀ la ní bọ́ sọ́wọ́.

0: ọjọ́ Friday yìí ni o. Kẹ́kájọ pàdé ní báyìí.
1: Matthew,
2: bàbá mi o.
1: Mo kọrin kan lánàá.
2: Yes sir.
1: Inú àwọn èèyàn dùn.
2: Bẹ́ẹ̀ni sà.
1: Mo tún gbórin kan dé.
2: Yes sir.
1: Ẹ bá ń kọ́.
2: Bẹ́ẹ̀ni sà.
1: Gbogbo ẹni tó bá kọ́.
2: Yes sir.
1: Ọ̀rọ̀ yóò já sọ pé.
2: Amen.
1: Ọ̀rọ̀ yóò já sáyọ.
2: Amen.
1: Yóò dẹ̀rí.
2: Amen.
1: O gbórin bó ṣe wí. Mi ìmọ̀ ẹgbẹ̀rún mẹ́wàá èèyàn tí yóò kọ́ kọ́.
2: Yes sir.
1: Tí wọ́n bá dẹ̀ ti ń kọ́.
2: Bẹ́ẹ̀ni sà.
1: Áńgẹ́lì mi.
2: Bẹ́ẹ̀ni.
1: Yóò dẹ̀ wọlé tọ̀ wọ́n.
2: Amen.
1: Yóò dẹ̀ sílẹ̀kùn wọ́n.
2: Amen.
1: Ó ní

yóò dà fún lágbára ọlọ́run mo ń lọ sí jerusalem ní ọjọ́ keje oṣù kẹsàn-án ẹjẹ́ àjọlọ bó o bá ti dé tọ̀run rí yá àjọlọ tayé àwọn orí ọ̀fẹ́ tó lè ṣe fáwọn òbí rẹ rèé láti ran wọn lọ but tó o bá máa bá mi lọ ẹ máa mú òróró méjì lọ́wọ́ ọ̀kan bàbá ti fẹ́ wọnú jọ́dánì olúwa ni ń dalẹ̀ yín lórí èkejì tá a bá ti jáde nínú jọ́dánì olúwa ni ń dalẹ̀ yín lórí omi yẹn kan náà ni jésù fi ṣe baptism a máa dé òkú òkè kan tí a ń pè ní sinai bá a ṣe ń lọ yìí mo gbàdúrà yóò dára fún ọ jẹ́ ká òbí rí ọ lọ wo ẹnìkan tó mọ̀ pásítọ̀ kan tó mọ̀ tó fẹ́ kó lọ abẹ́nìkan tó ti ṣe ọ lórí kó ràn lọ sí jerusalem oore rẹ wà ńbẹ báwo la ṣe máa lọ oṣù kẹsànán kán mọ òróró méjì lọ yóò dára fún ọ fún nọmba yìí ẹ pé tàbí kẹ sẹ́ndì mẹ́sẹ́gì èmi náà fẹ́ lọ jerusalem wọn jọ ìmí mọ group tí àwọn èèyàn wà yóò dára fún ọ ríran lọwọ o oore rẹ o ṣẹbẹ jésù olúwa wa fún nọmba ẹ lo fún nọmba 08 6 6 4 8 1 4 5 5 08 6 6 4 8 1 4 5 5 ẹnìkan ló ń fẹ́ rí wòlíì máa bọ̀ láàárọ̀ monday orí òkè ló mọ̀ wọ̀ máa bọ̀ soldier of christ gbogbo ọkọ̀ ọlọ́run aago méje àárọ̀ sí méjìlá ìwọ máa bọ̀ ní apátẹ́rẹ́ ọba ti dé ìwó road wọ mọ́tò tó ń lọ sí oyedeji sọ̀kalẹ̀ ní apátẹ́rẹ́ orí òkè ló mọ̀ wọ̀ ibẹ̀ ló dé yẹn lórúkọ jésù yóò dára fún bẹ́ẹ̀ ló máa rí jésù olúwa.

0: 107.
1: Èmi lẹ̀rí kan, ìwọ lẹ̀rí kan, gbogbo wa láti jọ ní ẹ̀rí ayọ̀. Ẹ̀rí wa bá wa kalẹ̀. Orúkọ mi ni Adéòtí Deborah, aṣojú iléeṣẹ́ Kingsland Heritage. Gbogbo ìwọ tó ń gbọ́ mi pátápátá, ní lọ́lọ́ yìí ó máa kú oríire o. Gbogbo ẹ̀yin tẹ́ ń ta aṣọ ready-made, tẹ́ fẹ́ taṣọ ready-made ọmọdé, tẹ́ fẹ́ ta ti àgbà, mo kí gbogbo yín kú oríire. Oríṣiríṣi bẹ́ẹ̀lá ni kẹ́ má gbàgbé, a ní children misfit, that is to say, a ní jeans nínú bẹ́ẹ̀lì yẹn náà. A ní ball gown, oh my god, a ní up and down, a ní sweatshirt, kò tiẹ̀ ló ń kà. Sori tó bá ti gbé bọ́ndù tiẹ̀, 100 pieces ló wà ń bẹ̀. Má wà á gbàgbé, sori tó bá ti dí ọ̀dọ̀ wa. Sọpọ̀ fẹ́ra children mix, children wears only, both genders ní o. Ẹyọ kan jẹ́ 2,300 naira, 2,300 naira. Tó bá ti mú up and down, jeans, 2,300 naira. Ó ṣòro gbàgbọ́, ṣùgbọ́n sori tó bá ti dé ọ̀dọ̀ wa, ó máa dúpẹ́ ni. Mo gbàgbé, a kì í tọ̀ kiri kà ní iléeṣẹ́ wa. Aṣọ tuntun ready-made tuntun la kó wọ̀lú ni lọ́lọ́ yìí. Aṣọ tá a já lọ́wọ́ lọ́wọ́ sori. Tó bá tún gbé bọ́ndù kejì tún wá gbọ́ mi dáadáa. Tó bá tún wá kọjá lọ sí jeans, oh my god, tẹ́ máa ń gbé tẹ́lẹ̀tẹ́lẹ̀. Tó bá ti gbé bọ́ndù jeans obìnrin nísìn, ó máa bá baggy jean, boyfriend jean, combat jean, pencil jean. Pẹ́ lónìí, ó jẹ́ 2,800 naira. Ó ṣòro gbàgbọ́, 2,800 naira. Ẹ ti ṣoríire níbàdàn. Bọ́ọ̀dù kan, ó jí 100 pieces, ó jẹ́ 280,000 naira. Ó ṣe máa bọ̀, kò wá wò, kò wá tọwò. Ó rí pé ó ti ṣoríire ní ọdún yìí. Tún gbọ́ mi dáadáa, oh my god. Sori tó bá tún gbé aṣọ tí à ń pè ní Members, aṣọ tó jẹ́ pé boutique standard, oh my god, from United States of America, from UK, from London and Asia countries, wa gbọ́ mi dáadáa. Bẹ̀rẹ̀ pẹ̀lú ni 3,800, àwọn vintage shirt, àwọn designer shirt, àwọn up and down, àwọn crazy jean, ní oríṣi top, polo, sori tó bá ti débẹ̀, wà ní top, polo, up and down, trouser, joggers, pant trouser, round neck, hoodies. Ẹyọ kan, ó jẹ́ 3,800 naira. Ó dídí 100 pieces tó bá ń bẹ̀, mo gbàgbé. Ó lè gbé láàjì, ó wá kù díẹ̀ káàtó, ó lè gbé ìlàrin. Bẹ̀rẹ̀ pẹ́ lónìí, ó jẹ́ 380,000 naira. A tún já top lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́, àwọn round neck, àwọn long shirt fún ọmọdé, gbọ́ mi dáadáa o, àwọn sweatshirt fún ọmọdé, hoodies ọmọdé nìkan ṣoṣo. Bẹ̀rẹ̀ pẹ́ lónìí, 2,300 naira. Lónìí rànán, sori tó bá gbé 100 pieces, 100 design ló máa bá ń bẹ̀. Bọ́ndù ẹ̀, ó jẹ́ 230,000 naira. Bẹ̀rẹ̀ pẹ́ wo ló tún kàn. Bákan náà, ó ku ball gown láti age 1 to age 14. Ó máa mú ball gown kan ní 430,000 naira. That is to say, ó ti di 4,300 naira. Tún gbọ́ ìmí ladies wear, assorted ladies wear, top, skirt, joggers, boyfriend jean, gown, packing shirt, ní oníranran 1,800 naira. Up and down, ibẹ̀ ló máa bá. Àwọn designer gown, ibẹ̀ ló máa bá. Bẹ̀rẹ̀ pẹ́ lo 1,800 naira. 100 pieces yẹ, ó jẹ́ 180,000 naira. Assorted wears for ladies. Tó bá dẹ̀ tún wá dọ́dọ̀ wa, ó máa rí bàtà ọdún lónìí rànán. Ibikíbi tó bá ti ń bọ̀, wọ mọ́tò Ìwọ Road. Tó bá ti dé Ìwọ Road, sọ pé ilé márùn-ún ló ń lọ. Sori ò Sege Complex tó kọjú sí isi ilé márùn-ún, níbẹ̀ ni kò darí sí. Tó bá ti débẹ̀, wà á ti máa rí àwọn èèyàn lónìí rànán. Pèsè nọ́mbà yìí ní Ìwọ Road, 090-58-53-79-86, 090-58-53-79-86, àti 090-491-1603-090-491-1603. Kingsland, alara ọ̀tọ̀ ready made.

0: lágẹ̀lẹ̀ ẹ̀fẹ̀m láyé gbọ́ àdẹ̀tùgbé tó jẹ́ kọ́ mọ̀ ọláwálé hamsat ní atọ́kùn bèrè lọ́wọ́ sulaimon láti ìbàdàn dẹni wẹ̀ top striker malo good níbi castle sport o ẹni gíga lè testify sí àtẹni tó ṣọ́ọ̀tì o yà àmì wọ́n dikọ́ kennedy lágẹ̀lẹ̀ ẹ̀fẹ̀m ní best radio station mo lè sọ ní ẹni wẹ̀ ifun police station lágẹ̀lẹ̀ ẹ̀fẹ̀m òkè gáàjì òkè.
1: Ara sọ́ọ́n yá nígbà tí wọ́n gbọ́ jẹ́ kọ́mọ látẹnu top striker
2: lágẹ̀lẹ̀ ẹ̀fẹ̀m.

0: ya ka tun ma kira wa ku dede akoko yi iyen ni gbogbo iyen ni gbogbo bi te ti mo lanfani ati mo je gbaladun eto yin eto wa je kan mo iroyin ere idagaja leleyi ele ti waye ni ikanni lagelu lagelu 96.7 fm adupe lowo olohun ele to so wa lo futana a de tun ti lanfani ati pada de layo ati ni alaafia fun teni ta si ni gbagbo pe ba se de la alaafia na la beyin ti ana la alaafia lagbara olohun alaafia ti yin ti wa ko ni di fi afia logun olohun olohun ti tin ba wa se ko ni ko fun wa olohun ti n gba fun wa ko ni da gbogbo igbiyanju ile ta n se si waju olohun ko ni da lu alaya le ko si to da to igbiyanju be yan ba n se si waju olohun te yan fokan si pe olohun gba lai mo po lohun o gba to ba wa de waju olohun to ba gbogbo elempty ibe na lo mo pe o ti wa nu film olohun ni ja ba gbogbo elempty lagbara olohun itunu dixin lo ma je ke lanfani lati je pe ke gbo wa daada lapa odo ti yin beye oga wa tun de olawuwo lolotu eto ya les fagusin si jani oloko dana lo ko mi oloko ele to ndana royin re idagaja lori afefe lede yo ba ti anti the sport actor actor ele to wa active e wo wa ni kan ni banidore ti lese wa nbi e wo wa facebook lagelu 96.7 fm lagelu 96.7 fm ke tun mo lanfani lati mo ba wa share e be se wo wa lagelu e wo wa tiktok na at ti jani oloko dana sport act on tiktok o mo le nbe yen na eja bere ni to ni se pelu orilede wa nigeria baba so nipa idije wavu zombi under 20 wavu zombi under 20 ele ti nwaye iyen lorilede ti cote d'ivoire ibe ni ti lanfani ati waye ifigabaga to lanfani ati waye lana ile ti opolopo ti e ti gbe igbagbo won ku nbe pe a iko fly ni gusi mo bolu gba nto to sugbon orilede ti won fe koju yi orilede ti ngba lejo orilede ti ngba lejo yo le o lati je pe ki iko ti fly ni gusi kan lanfani ati te sowo waju looto nigeria se po n cote d'ivoire nto to sugbon bo lo se fe po to to fe po ju omo nilu lo sugbon opolopo ti gbagbe pe ka mo tan ra wa je ko si bi orilede kan se fe gba lejo under 8 competition to ati leyin ele ti awon eyan ma fun national team to je agba oje o mo yato si ati leyin ti e mo fun awon iko ege agba bolu kekeke bi apere nisin ki super eagles fe gba bolu nbi ki iko ti flying eagles kawon na fe gba bolu ni nigeria nbi e le fi awon ti o wa npapa sere lati si ati leyin fun iko ti flying eagles ka gbe segbe iko ege agba bolu ti super eagles o boya pe lara bi to ti je anfani fun iko ege agba bolu ti flying eagles inu nigbeyin ifigabaga na o gbina ya gege bo se ko wi e ifigabaga na gbina ya e mo je agbo si nbe ifigabaga ohun ki mo se ifigabaga eh eh en ti o ba wo ifigabaga ohun yo ma wo yi pe kini to fe kini to special nbe ifigabaga yen o wa tactical o wa technical o wa physical ipe gi agba bolu mejeji jo duro dede ni lawon abala meta ti mo so yen technicality tactical ati physical won jo duro dede ni ipe gi agba bolu ti cote d'ivoire under 20 won lo kokko gbo se naija wo ni abala akoko iseju 18 akoko lo kokko yin si naija la abi gbe ibe lopolopo ti fokan si pe eleyi o pa nigeria le iyen under 20 orilede ti cote d'ivoire ami ayo kan sodo ila gbe lo iyen labala akoko ngbati edabala elekeji 67 minutes o ni aliba simon olomi awon lo da pada fun naija yayiko laisi lapa abe yen ibe ni ifigabaga ohun lo tin to ra won bo meji seyo kan ohun ami ayo kokan ohun lagba lo o iyen labala akoko nigba to di extra time afikun iseju lati wo ipe eyin mejeji e sa gbudo na ra yin bi ka to lo penalty labala akoko extra time o ni pege agbabolu ti fly negos o do ti fele keji si o o jele keji si latowo abubakar aliu meji se yo kan ohun ipe bi agbabolu fly negos won gbe yanju ati de lade o je meta se yo kan ipe bi agbabolu orilede cote d'ivoire o dan gbe yanju lati fi kan ti e se ko di meji meji ngba o di abala ile keji afikun iseju second half extra time ibe ni pege agbabolu ti cote d'ivoire lawon gan ti binu dan pe nibi a ti gbo pe awon lawon gbalejo igabaga won wa dabi igba tawon ba wa loke ita awon na da pada nigba tin lo opin ni afikun iseju abala ile keji niyan o omi ayo meji meji lo waye laarin igun mejeji lo ba di goliwo mi gba ibi goliwo mi gba yi o di asole ko ti Friday gusto gile de wa Nigeria Clinton Lawani o lo ti dabira o ko ti e to di pe o di pe ifigabaga o gan wo penalty shootout o ni asole yi lo ti se awon save kan awon save to lagbara po ni o gbon gba to di penalty shootout ibe gangan lolorun ti de igbiyanju asole yi lolorun ti de lade ifigabaga ohun meji ninu penalty orilede ti cote d'ivoire o na ni Lawani Clinton abi Clinton Lawani eyi te ba mo si nbe o na lo lanfani ati da bobole ami ayo merin si meta o na ni iko ti fly negos na fi lanfani yen lati tesowo waju wo ipele asekagba ta ba so nipa idije ti wafu sombi under 20 asekagba ti o mo lanfani ati waye lojo sunday ikege agbabolu ti fly negos won ma koju ikege agbabolu ti burkina faso burkina faso la ma koju nipele ti asekagba ta ba so nipa ti wafu sombi burkina faso yi o si ti fi aje laipe yi pelu ami ayo meji bi nkan se ri lapa abe yen niyan o ba ba so nipa ti idije ti wafu sombi under 20 o di nu idije ti wafcon idije ti wafcon ile ti n waye lorilede morocco ipepo lana screenshot lori sirisi lawon eyan send si a whatsapp pe e mo e gba ni e laja se bo orilede ti zambia se bo fi yaje bo fi yaje orilede malawi nigba ta si gbe gbogbo elera won zambia o pa egypt ile ni njo si e ti gbagbe ni e ogbeni oloko dana mo ni gbagbe gbogbo e awa jo n ba idije on lo ni bo wa won se se bo won se to to fi je pe zambia to na malawi o tun ni anfani go to po bo won se se ti zambia ti o fi lanfani ati tesowo waju a so nipa ilana ilana ile ti ajo caf ile ti won lo yen ni to ba ti ni se pelu idije ti caf ni o ai ba so nipa ivab abi ajo fifa won pon dandan fun gbogbo eka leleka jeka lake jado le agbala aye awon continent pe qualifier yin abi tie breaker yin nti o mo mu enikan wa loke ki gbogbo e lo bakan na onikaluku ni lo ti e olopa awon imuyan si olopa imuyan si alawon to je pe to ami ba ti ri baun go difference la won ma wo sugbon ni ti caf nti e eto e dije ajo caf logun o je won logun o baba so nipa idije ti wafcon to waye lana aija aija to orilede ti egypt ifigabaga ohun o ko le lati le ifigabaga ohun ko le lati le ugbon ni gbeyin gbeyin ifigabaga yen pada easy dada fo orilede wa nigeria o je se pe opolopo go to orilede egypt mi na super falcons na won fowo ara won fa ti penalty won ta fe ti won fi mi awon elekeji la fe so ni le to mo wa to lo fun agbabolu ti an to le fi egun won to lo fi gba lenu leyin igba to ti shield ball tan nigbeyin gbeyin ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Egypt padà jẹ̀yà níwájú orílẹ̀-èdè Nàìjíríà o. Bàbá ń sọ nípa ìdíje ti WAFCON ilé tó láǹfààní àti wáyé lánàá. Ọ̀pọ̀lọpọ̀ ló padà yàlẹ́nu pé ìfigagbága ó ti ẹ̀lé padà kú sí mẹ́fà. Pẹ̀lú bó ṣe kọ́ le láti ìpìlẹ̀ mẹ́fà sí méjì la fi na orílẹ̀-èdè Egypt lánàá. Bákan náà Zambia náà fi ìyà jẹ Malawi. Ibi tí àlàyé ti wá bẹ̀rẹ̀ gangan lélẹ́yìí. Tá a bá ń sọ nípa WAFCON Group C tiebreaker. Nígbà tó ti jẹ́ pé àwa mẹ́tẹ̀ẹ̀ta Malawi, Nàìjíríà àti orílẹ̀-èdè ti Zambia. Àwa mẹ́tẹ̀ẹ̀ta la jọ kú sí àmì kan náà 6-6 points. Ó sì jẹ́ pé àwa mẹ́tẹ̀ẹ̀ta ó la láǹfààní àti fìyà jẹ orílẹ̀-èdè ti Egypt. Egypt gbogbo achievement oníkálukú kojú Egypt kò wúlò mọ́ báhun. Àwa mẹ́tẹ̀ẹ̀ta la jọna Egypt. Gbogbo tó oníkálukú dábìrà kojú Egypt kò wúlò mọ́. Nípa ti àlàyé tí ń bẹ́ ńlẹ̀ yìí. Orílẹ̀-èdè Malawi eléyìí tó yanyan tó tẹ̀sọwọ́ iwájú tó ń ya ọ̀pọ̀lọpọ̀ lẹ́nu pé bóòlù ṣe lè jẹ́ Malawi. Nínú àkọọ́lẹ̀ tiẹ̀. Ìgbà tó kọ́kọ́ ki Nàìjíríà ó ki Nàìjíríà mọ́lẹ̀ ó na Nàìjà àmì ayò mẹ́ta sí méjì. Bákan náà orílẹ̀-èdè Zambia òun náà na Malawi àmì ayò méjì sẹ́yọ kan. Bá a bá ní ká wo góòsì tí orílẹ̀-èdè Malawi tó gbá wọlé. Góòsì tóun náà kọ̀ǹsídì ó gbá góò mẹ́rin wọlé 4 goals. Láàrin àwa mẹ́tẹ̀ẹ̀ta ni o. Láàrin àwa mẹ́tẹ̀ẹ̀ta làlàyé àlàyé yẹn wà o. Ó gbá góò mẹ́rin wọlé ó kàn sí di 4 goals. Kò ní góò kankan lẹ̀ ṣùgbọ́n àǹfààní pé ó ní go forward tó pọ̀. Tá a bá ṣe kárí gbogbo ẹ̀ pọ̀ góò mẹ́rin ló gbá wọlé ó kàn sí di 4 goals. Orílẹ̀-èdè Nàìjíríà ìfigagbága àkọ́kọ́ tí a pàdánù sọ́wọ́ Malawi àmì ayò mẹ́ta sí méjì. Àfìyà jẹ Zambia àmì ayò kan sódo. Nàìjíríà mi àwọn mẹ́ta. A kàn sí di góò mẹ́ta gẹ́gẹ́ bí mo ti ń bá bọ̀ láti pìlẹ̀ pé gbogbo góò tó ní kálukú wá gbá wọlé kojú orílẹ̀-èdè Egypt wọn ká ìyún ti lọnu láti jọ́jẹ tí ó tẹ̀sọ́wọ́ iwájú. Níwọ̀n bàgbà tó ti jẹ́ pàwà mẹ́tẹ̀ẹ̀ta la fìyà jẹ Egypt. Nàìjíríà mi àwọn mẹ́ta a kàn sí di góò mẹ́ta. Orílẹ̀-èdè Zambia ìfigagbága àkọ́kọ́ tiẹ̀. Láàrin àwa mẹ́tẹ̀ẹ̀ta ó pàdánù sọ́wọ́ Nàìjà àmì ayò kan sódo ni. Ó fìyà jẹ orílẹ̀-èdè Malawi àmì ayò méjì sẹ́yọ kan. Olórí fìyà jẹ Malawi. Orílẹ̀-èdè Zambia ó kọ̀ sí di 2 goals ó mi àwọn méjì. Góò tiẹ̀ náà kò ní góò kankan lẹ̀ 0 goals lájọ wà. Ṣùgbọ́n nǹkan mọ́ nípa jura wọn lọ. Láàjọ ní góò kankan lẹ̀ ṣùgbọ́n go forward gbogbo ẹ̀ mọ́ra wọn bóníkálukú ṣe mi àwọn sí. Orílẹ̀-èdè ti Malawi ló lékè jáde. Láàrin àwa mẹ́tẹ̀ẹ̀ta lórí ìlànà tí àjọ CAF tí wọ́n gbé kalẹ̀. 4 goals ló gbá wọlé ó kàn sí di 4 goals. 4 goals tó gbá wọlé ó ti fún ní àǹfààní ìyẹn láti lékè. Orílẹ̀-èdè Nàìjíríà góò mẹ́ta la gbá wọlé. Góò mẹ́ta tá a gbá wọlé òun ó ti fún wa ní àǹfààní àti tẹ̀lé. Orílẹ̀-èdè ti Zambia góò méjì ló gbá wọlé. Góò méjì tó gbá wọlé òun ó ti ṣe ipò ẹlẹ́ẹ̀kẹta. Wọ́n sì fún àwọn ikọ̀ tó bá ṣe ipò ẹlẹ́ẹ̀kẹta pẹ̀lú àmì tó dáa kò sáǹfààní fún nínú ìdíje ti WAFCON ti ń lọ yìí. Kò sì ti ń jẹ́ pé best top place. Àwọn mẹ́rin tó bá ṣe dáadáa dípò ẹlẹ́ẹ̀kẹta àbáwọn méjì tó bá ṣe dáadáa. Kò sì ti ń jẹ́ bẹ́ẹ̀ nínú ìdíje yìí. Bí àlàyé tí ń bẹ́ ń bẹ̀ bó ṣe rí nìyẹn o. Tá a bá ń sọ nípa WAFCON Group C tiebreaker. Gbàgbọ́ pé àwọn tí wọ́n ń pè wá tí wọ́n send screenshot pé Zambia mọ̀ pa orílẹ̀-èdè Egypt lẹ́nu ìfigagbága àkọ́kọ́ ṣé wọ́n sì yún mọ́ ni. Àwa mẹ́tẹ̀ẹ̀ta la jọna Egypt kò yẹn ò sínú fíìmù. Gbogbo fíìmù tí ń bẹ ńlẹ̀ àárín àwa mẹ́tẹ̀ẹ̀ta náà ló jọ wà. Bí nǹkan ṣe rí nù lápá ibẹ̀ yẹn. Ìfigagbága tó kàn báyìí Nàìjíríà àti Cameroon náà ló kàn nínú ìpele eléyìí tó kàn tá a bá ń sọ nípa ìdíje ti WAFCON. Ó ti yé yín báhun ẹ sọ pé ó ti lọ nu. Bó tiẹ̀ ṣe pé látàná yẹn ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ti ń bu ẹnu àtẹ́ lu àjọ CAF yìí pé táyé bá ń yí èèyàn mọ́ ń báyé yí ni. Kò sí tó burú nù pé ìtẹ́ ń lò yìí ẹ pátì. Ẹ pa yìí tẹ́ ń lò yìí ẹ pátì. Ẹ mú ti ilẹ̀ òkèèrè tó jọjú dáadáa. Ṣùgbọ́n kò ṣẹ́ṣẹ́ ń bẹ́ o. Kí ló dé táwọn ọ̀hún náà ò lè mú ti àná káwọn náà mọ lo ẹ̀tù ẹ̀dì kán mọ lo ẹ̀tù ẹ̀dì. Mi fara mọ́ ko ma lo be o mo fara mo ko ma lo be e ja tesiwaju itunu dixi ni ki n ja loju oja itunu dixi o ni ja loju oja ba ka to loju oja ka se e ka se e ka se e leni ojojumo ka se e onijo kan pe break le ni o a re zoom lola o ojojumo la pin wo fa wo eyan a tu pin wo la ro yi *347*1004*2#. Kódì ti lágé lúnu láti gbẹnu sí káàsì ẹ̀. *347*1004*2#. Nẹ́tíwọ́ọ̀kì yẹn taná dáadáa báyìí. Bẹ́ẹ̀ bá lọ ní bí bá ṣe tán. Bí n bá ṣe tán, wà á máa yin káàsì ẹ̀. Mo ń to kinní lọ́wọ́ bí n bá ṣe tán. Ní ẹ mọ́ tó ń tẹ̀ ń tò. Ẹ lè ti gbàgbé kẹ́ ẹ tó ṣe tán ni o. Ẹ̀yin sì ló kàn láàárọ̀ yìí láti gbẹnu sí káàsì ẹ̀ káàsì ẹ̀. *347*1004*2#. À lójú ọjà nísìnyìí. À lójú ọjà. Ìtùnú dìkì ní ìjà lójú ọjà. Bàbá Adéká wá tẹ̀ wájú. Ní pẹ́gí agbábọ́ọ̀lù Chelsea, wọ́n ní àwọn retí owó kan ti ń lọ bí $500 million. Ìbò Chelsea ti fẹ́ pa owó ìwọlé. Léèní lẹ́gbọ̀ọ́, ẹ já lọ bàbá Adéká tẹ̀ wájú ẹ kú kalẹ̀.
1: Mo ti bẹ̀rẹ̀. Fún olè ṣaláì mọ́ panilẹ́rin lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, ààrẹ kan kò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kọ̀nọ́fùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
3: Golden Chance Lotto.
4: Golden Vogue Independence Promotion.
3: Gbogbo ẹ̀yẹ́ lólùfẹ́ Golden Chance Lotto.
4: Ẹ kú oríire.
3: Golden Chance Lotto.

0: Múnádì àlèmọ́ ń travelan tours ń dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ̀ ń bá wa rìnrìn àjò àjà àti húmúra.
1: Àmọ́ rírì yín o.
0: Bí ẹ ṣe ń fi gbàgbọ́ sanwó mọ́kà sanwó húmúra sílé iṣẹ́ wa.
1: Tọ́lọ̀ ò sì jẹ́ kí wàá náà jàǹfà yín fún ìgbà kankan rí.
0: Ẹ ṣé o.
1: Àlọ́ tó lọ ni ó máa jẹ́ o.
0: Àwọn fi àsìkò yìí kéde.
1: Bí ìjọba Saudi Arabia
0: ti fi gbèdéke sí ọ̀rọ̀ hajj àti húmúra àtọ́dún yìí.
1: Ó máa jẹ́ 26 September 2026. Bàbá ni pé BTA owó dẹ́ ọ̀nà ní Mẹ́kà á fún yín nínú 8 million naira yín.
0: Tara sàṣà kan sí wa lórí ìtàkùn àgbáyé
1: www.manlandtravel.com.
0: Telephone
1: 08057522230
0: tàbí
1: 07026862751.
0: Àwárí number 1 Randall Plaza Iriakari Estate Olúyọ̀lé Extension
1: along Akala Expressway Ìbàdàn.
0: Number 31 New Court Road Old Gbagi Ìbàdàn 5850 Indianapolis USA.
1: Number 1 YBA Complex Sabo Ìbàdàn.
0: The Gas Shopping Complex Ìyànàgọ́ Ìdíròkò Border.
1: Ogo State
0: Millions Multipurpose Plaza
1: Michael Koliozo Expressway
0: Ajegunle.
2: Wọ́n ti bẹ̀rẹ̀ fún olèṣẹ́ aláìmọ̀pánilẹ́rin lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ̀ ẹ̀kan lásán, ara yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
3: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kọ̀nọ́fùrù.
2: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
3: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a

0: E kaabo pada latoju oja. Ikani lagelu lagelu na 96.7 FM lele yi oke gajo kele to kale si no gbale un fun bala o lagbegbe felele ni le Ibadan. Je kan mo le to. Iroyin re daraja ile to du si gbogban kan si. E wo wa ni ikani bani dore ti lese wa nbi e wo wa Facebook. Lagelu 96.7 FM abi ni TikTok at Tijani Eloko Dana Sport Actor ni TikTok ina. Tẹ̀sọ̀ wọ́ wájú kámú láti ọ̀dọ̀ àjọ FIFA nígbẹ̀yìn gbẹ̀yìn àjọ FIFA lábí ààrẹ wọn Gianni Infantino àtẹ tó jẹ́ akọ̀wé ẹgbẹ́ akọ̀wé àgbà abáṣọ nípa Secretary General Matthias Grafstrom wọ́n ti tọrọ àforíjì lọ́wọ́ gbogbo ẹ̀ka lẹ́ka ìgbìmọ̀ kígbìmọ̀ gbogbo àwọn kọ́ntínẹ́ǹtì àjọ fa jákèjádò lè àgbálá ayé pé ẹ dákun ẹ ṣàforíjì fún a o nípa ìgbésẹ̀ ta fẹ́ gbé tẹ́lẹ̀ pé a fẹ́ ta ìpín ìdókòwò nínú ti ìdíje fi ẹ̀yẹ àgbáyé a ní ṣe bẹ́ẹ̀ mọ ẹ ṣàforíjì fún a wọ́n ti ní ẹ mọ́ bínú o wọ́n sì ní àwọn nílò àtìlẹ́yìn yín láti tẹ̀síwájú gẹ́gẹ́ bí ààrẹ àjọ FIFA ibi tí wàhálà wá wà gangan nu orí ti ń tẹ̀ wá lọ́wọ́ lẹ́yìn ìpàdé eléyìí tó láǹfààní àti wáyé ìyẹn ní Rabat lánàá lórílẹ̀-èdè Morocco ibẹ̀ ni ìpàdé pàjáwìrì eléyìí tí àjọ FIFA eléyìí tí wọ́n pe ibẹ̀ ló ti láǹfààní àti wáyé nínú ìpàdé ọ̀hún ìyẹn tá a gbọ́ náà ni pé wọ́n ní àjọ FIFA wọ́n jẹ́ odi mímọ̀ fún àjọ eléyìí tí ń ṣe àmójútó bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lórílẹ̀-èdè Morocco ipe ẹ̀wù ẹ̀yìn tẹ́ ẹ bá lè jáde bọ̀m̀bọ̀ tẹ́ ẹ lè ṣe àtìlẹ́yìn fún Gianni Infantino ṣé ẹ mọ̀ pé ẹ ti ń ṣe àtìlẹ́yìn ti pé a sì mọ pé ẹ̀yìn ọ̀kan pàtàkì inú àwọn olólùfẹ́ Gianni Infantino nìyí tẹ́ ẹ bá lè tẹ̀síwájú bẹ́ẹ̀ àṣekágbá ìdíje fi ẹ̀yẹ àgbáyé eléyìí tí ó mọ láǹfààní àti wáyé ní ọdún 2030 ẹ mọ̀ pé Spain Portugal àti orílẹ̀-èdè Morocco àwọn mẹ́tẹ̀ẹ̀ta ni ó gbàlejò Spain Portugal àti Morocco ni ó gbàlejò wọ́n ti a sọ fún ọ pé tẹ́ ẹ bá lè ṣàtìlẹ́yìn fún Gianni Infantino ṣe ráṣẹ ká gbà ohun gbogbo tí Spain sọ wọ́n tanra wọ́n jẹ ni o wọ́n tanra wọ́n jẹ ẹyin gangan lẹ́gbàlejò àṣekágbá orílẹ̀-èdè Morocco sì rè àwọn tí ń pe amọ pápá àṣeré kan eléyìí tí wọ́n pe oko ẹ̀ ní Azan 2 Stadium wọ́n ní Casablanca ní pápá ìṣeré ọ̀hún òun náà ni wọ́n ti parí gbogbo ẹ̀ wọ́n wá jẹ́ odi mímọ̀ pé tí wọ́n bá parí pápá ìṣeré yìí o àwọn èrò tó lè wọbẹ̀ láti wo bọ́ọ̀lù ó mọ lọ bí 115,000 Morocco ti ní tẹ́ ẹ bá ti lè ṣe ìlérí fún àwa ní pápá ìṣeré láti gbàlejò àṣekágbá ìdíje ìfẹ̀yẹ àgbáyé ọdún 2030 wọ́n lájọ FIFA wọ́n ti ṣèlérí fún wa pé ẹ̀yin kan sọ fún wa pé ẹ tẹ̀lé wa tán yányán bàbá ilé wọlé tá a tẹ̀síwájú gẹ́gẹ́ bí FIFA president ẹ gbàlejò àṣekágbá ìdíje ìfẹ̀yẹ àgbáyé ọdún 2030 láti bẹ̀ ká sanwó iwájú pápápá ó dinú ìdíje ti La Liga àwọn òfin tuntun ṣáájú sáà tí a fẹ́ mú sáà tuntun nínú ìdíje ti La Liga àwọn òfin tuntun yóò gbìnà yá o àwọn òfin kan wà tí wọ́n ṣe àtúnṣe sí àwọn òfin kan wà tó ti wà ńlẹ̀ tẹ́lẹ̀ tí wọ́n ṣe àtúnṣe sí bóòlù àwọn òfin yìí àlàyé wo ní bẹ́nu àwọn òfin yìí ẹ jẹ́ á bẹ̀rẹ̀ báyìí àti mọ àwọn kan tẹ́lẹ̀ tí wọ́n ti fẹ́ mọ lónù díje league lẹ́gẹ̀ẹ́sì wọ́n lo àwọn kan nù díje fi ẹ̀yẹ àgbáyé tó ṣe tẹnubodò tán yìí àlàyé tí ń bẹ́nu àwọn òfin ni pé agbábọ́ọ̀lù tí wọ́n bá yọ jáde lórí pápá láàrin 10 seconds ó gbúdọ̀ kúrò ní fíìdì kẹlòmíì wọlé àyàfi ká ló ní nọ́ọ̀kì ó ti ní nọ́ọ̀kì kan tó yọ nọ́ọ̀kì tó fojú hàn ni o tí ṣe pé ó fi dẹmọ kún nọ́ọ̀kì yẹn wàá jẹ́ kó lè rìn dáadáa kó lè yá wọ́n fi àlàyé sí yẹn pé ká ní ó ní injúrì wọ́n ti fi nǹkan ṣe tó wá ń yọ rìn tí ọ̀rá ń gbẹ́sẹ̀ báyìí ìyẹn ọ̀tọ̀ tí agbábọ́ọ̀lù tó bá yàtọ̀ sí yẹn tí agbábọ́ọ̀lù tó bá pẹ́ kọjá 10 seconds ìṣẹ́jú àyá mẹ́wàá èyí tó fẹ́ wọlé ń tiẹ̀ ìṣẹ́jú kan ni ó fi dúó ìyẹn ní etí ìpápá bákan náà nípa ti kípà yẹn eléyìí tán fẹ́ mọ́ lò nínú ìdíje league lẹ́gẹ̀ẹ́sì yóò wọnú ìdíje ti La Liga náà o pe ti asole to ba di idi to fake injury ti se pe won fi nkan sa asole asole o lo de mo o subulu le pe n to ba fi le mu awon fi si o awon ti an toju awon agba bolu ti ba fi le wo feed toju asole ohun to tan fi mo pa asole o le jade tan ba ti toju e bayi agba bolu kan o jade agba bolu kan ma jade lori feed yo si lo iseju kan ta nigba ti won ba bere game pada nigba ti asole ohun ba ti dide won wa ni ti oluko ni o ba gbe igbese lati tete so fun agba agba bolu ti o jade fun asole yen laarin 10 seconds ti oluko ni o ba ti nowo si go jade nti e so won pe ofin tin be nle leleyi won ni balogun team captain alaye ti won niyan balogun ipe bi agba bolu yen yo jade oni o jade ba won ko won ina lati oluko ni yin o ti menti o yohun iwo to je captain iwo lo fi feed ile fun seju kan won wa se pe gbogbo player lapapo player ti won ba toju lori feed ti se ifarapa to foju won to na se bi goalkeeper awon ogbe ti won duro lodo goalkeeper nikan o gbogbo player to na ba fake injury to lo idea ti won fi kankan se eh ti o ba fi le di pe won wo feed wa toju re o duro ni eti papa fun seju kan o to wole pada won fi yan okun eleketa won ni won ni ti asise ba wa nigba ti an fe ju throw in abi corner kick abi free kick ogbo to ba ti ni se pelu set pieces nigba won fe ju abi tan fe gba agba bolu alatako o wa gain possession bolu lai ti enikankan lai ko le enikankan pe won ni tun ju mo o ti di ball advantage fun alatako nu gege bi nti alaye ti an fi kun awon set pieces ti won niyan gege bi eleketa nu ka tesi waju elekerin abi elekerin e ja loju oja elekeji itunu dixin ni ja loju oja nipa penalty lelekerin yen nipa double touch nipa penalty won salaye alaye wo ni benbe e ja loju oja ba bade kate waju e ku kale
1: mo tun bere fun o le sale mo pani lerin lakoko apejopo itakuro sori la molebi mi o ti eda o ti gbogbo won ni fesi ni mo nse o lo ni ami danimo mi ti se maggi native jollof rice ito we kan lasan are kan ko si leyin e
2: maggi star ta se latara e wa soya alubosa adu chili ati konofuru
1: onje ale ti dele e ma bo jeje tabi ke ma wa rara
2: maggi star yo so gbogbo nje

0: bàbá akọrin látàárọ ni ó ti sún mi igbó gan la lọ bolẹ mú mi lọ.
1: Arákùnrin fọkànbalẹ̀ ọnu àti ìlà rẹ ni mo fẹ́ fi hàn ẹ́. Ó yà wò ó ó rè.
0: Takashi pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà N500 lórí Splash 105.5 FM pẹ̀lú kóòdù ẹ̀ *347*1004*#. Lórí Ìlàjẹ̀lú 96.7 FM *347*1004*2#. Tàbí lójú òpó wẹ́bsáìtì www.kashia.ng.
2: Bọ̀dàjídé, kí ló ṣẹlẹ̀? Kí lè ń sọ lójú oorun yìí? Ṣé ń lálàá ni? Àbẹ́ ń ṣí ìrọ̀rán?
0: Mo ṣẹ̀ṣẹ̀ jí ni. Ó dàbí ẹni wípé àlá ni. Kódà àlá tó dára ni. Mo ríra mi gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn tó gba owó lọ́dọ̀ Káṣíẹ̀. Mú àlá ọjọ́ pípẹ́ rẹ wá sí ìmúṣẹ pẹ̀lú Káṣíẹ̀. Ìwọ náà lè jẹ olúborí nínú oṣù kẹjọ yìí. Má ṣe jẹ́ kí àǹfààní ìkókọjá rẹ o. Jẹ́ kí oṣù kẹjọ yìí jẹ́ oṣù ìkórè lọ́pọ̀ yanturu fún ọ pẹ̀lú Káṣíẹ̀. Bó ti ń jẹ owó ojoojúmọ́, bẹ́ẹ̀ ló máa gbẹnu sówó Cashbook ọ̀sọ̀ọ̀sẹ̀ láìkùnà. Àjọ tó ń rí sí tẹ́tẹ́ oríire nípínlẹ̀ Ọ̀yọ́ ló fòǹtẹ̀ lu Káṣíẹ̀. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta Káṣíẹ̀. Tó ti k

0: My IBDC meter unit don't finish now. See bad time you. To go kill buy token now go stress me well.
1: Why you dey worry like that? Just use iRecharge.
0: Are you recharge? How that one take work?
1: Simple. Download the iRecharge app from App Store or Play Store and pay your IBDC bill or buy prepaid token instantly. You can also dial *6606*1# on your phone.
0: Sharp like that.
1: Even better. Your IBDC meter now gets permanent bank account number. Just do one bank transfer to the account number and receive your token or pay your bill within seconds. Or visit www.irecharge.ng. Make you start today.
2: iRecharge. Convenience. Accessibility.
3: Assalamu alaikum fún gbogbo mùsùlùmí òdodo tí ń jẹ̀rọ láti lọ sí ilé hajj 2027 ní tẹ̀lé àti ìlànà ìjọba Saudi Arabia àti àjọ National Hajj Commission. Ọjọ́ tí ìforúkọsílẹ̀ hajj 2027 tí ó wá sópin ni ogúnjọ́ oṣù kẹsàn-án ọdún 2026. Pẹ̀lú mọ̀kádà mbàásùn náà hajj ahumra service, wọ́n tún ti ṣe ètò umrah olóṣooṣù, umrah December, umrah Ramadan 2027. Ní sáà díẹ̀ iléeṣẹ́ mọ̀kádà mbàásùn náà hajj umrah service ti pé àwọn ibùgbé tó súnmọ́ Masjid al-Haram, Makkah àti Madina, oúnjẹ ilé wa, ṣìyára, ọ̀fẹ́, onígbàdégbà, pé bàbá iléeṣẹ́ mọ̀kádà mbàásùn náà hajj umrah service rìn àjò. Ìtọ́sọ́nà àti iṣẹ́ tó dára láṣe láti ìbẹ̀rẹ̀ títí dé ìparí iṣẹ́ ìrìn àjò yín. Ẹ yára wa forúkọ sílẹ̀ sí shop number 1 Ọlọ́yà shopping complex ọjà Bode nílùú Ìbàdàn. Ẹ pè wá lónìí torí 08034075325 àti 08123331119. Mọ̀kádà mbàásùn náà hajj umrah service fún ìgbẹ́kẹ̀lé, ìtọ́jú àti ìrìn àjò dìde ilẹ̀ mú.
4: Bàbá Ìbàrúbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
5: Lára ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrúbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá a ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọlé egun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn dédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ́ ọ̀yàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrúbá ọba Iṣan ara ìyànà UBA bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adéríbù gangan adójúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111. Ìrìnsẹ̀ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù gbù bí èlùbọ́.

0: Ọ̀rọ̀ CCJKJ Builders and Developers Limited. Tó wà ní odò Oyo Road. Àrẹ̀mú Blocks Bus Stop. Opposite ITA Money Ibadan. Telephone 0707-118-1997. Tàbí 0808-070-1243.
1: Ẹyin ti pápá àpá mi náà ti gbogbo ilẹ̀ mọ̀ pé Zuri ló ṣe kíni, Zuri ló lọ kọṣọkọ yọ̀kọ̀tọ̀ gẹ́gẹ́ bí gbogbo yín ṣe mọ̀ wípé iná dídá rọrùn látorí gígé àlùbọ́sà, lílọ edé, lẹ́yìn náà ìbànújẹ́ pé ṣé oúnjẹ náà yóò dára, ṣé oúnjẹ náà yóò dùn. Ṣùgbọ́n láti ìgbà tí mo ti ń lo ohun ìṣebẹ̀ Zuri ni àkókò ibi ìdáná ti di àkókò ayẹyẹ fún mi. Pẹ̀lú díẹ̀ Zuri, oúnjẹ mi máa ń dùn, òórùn rẹ̀ sì máa ń dùn gan ni. Zuri ló lọ́kọ sẹ́, ṣọkọ yọ̀kọ̀tọ̀ ó ṣe kíni. Ó ṣọ́ọ̀kì! Zuri wà ní gbogbo ọjà àti ṣọ́ọ̀bù káàkiri Nàìjíríà ní irú ṣíkì, jọ̀lọ́ọ̀fù, bíìfù àti classic. Zuri ló ṣe kíni.

ẹ̀ka àbọ̀ padà látọjú ọjà ìkànnì lágelú lágelú 96.7 FM. Òkè gájò kélé tó kalẹ̀ sínú gbálé òfun báláwo lágbègbè fẹ́lẹ́lẹ̀ nílẹ̀ Ìbàdàn jẹ́ kán mọ́ lẹ̀ tó. Ìròyìn eré ìdárayá ilé tó dùn sí gbọ́ngàn kan sí. Ẹ wò wá Facebook lágelú 96.7 FM àti ní TikTok at Tijani Oloko Dana Sport Actor Danvers Venture ń bẹ́ TikTok Skipo. Bàbá wà ní TikTok Mírí Àsẹ̀mí àti bàbá náà wà ní TikTok. Ẹ ṣe mo dúpẹ́ o. Gẹ́gẹ́ bá a ṣe ń bàbọ̀. A ti ṣàlàyé pé tí wọ́n bá fẹ́ gbá set pieces bóyá corner ni o bóyá fẹ́ ju throwing ni o bóyá free kick ni o tí àṣìṣe kan bá wáyé. Ṣùgbọ́n tó jẹ́ pé agbábọ́ọ̀lù alátakò àwọn náà gé ìkànnì wọ́n game ball yẹn successfully láì ti ẹnìkankan láì kọlu ẹnìkankan wọn wulẹ̀ nídà padà mọ́ ball advantage ni kó mọ gbà lọ báwọn. Ẹlẹ́ẹ̀kẹrin báyìí ó ní double touch nípa ti penalty. Ẹ mọ́ gbàgbé èyí tó wáyé ní òdíje UEFA Champions League níbi tí Julian Alvarez tó ti gba penalty tẹ́sẹ̀ méjèèjì kan bọ́ọ̀lù tó da wuyewuye. Wọ́n ti jẹ́ odi bímọ yìí pé tẹ́sẹ̀ méjèèjì bá ti kan bọ́ọ̀lù tí ó unintentional tó bá wọlé ẹ̀wọ̀n ní kango yóò tún gbá ni o. Wọ́n tó bá gbà lọ ọ̀ta ó ti lọnu wọn ìtúyùn gbámọ́ o. Ẹlẹ́ẹ̀karùn-ún ni pé tí wọ́n bá fẹ́ ju throw-ins tí agbábọ́ọ̀lù ń sá lọ tí ń sá lọ ẹ mọ ewé àwọn ọgbọ́n àti dúndá tán mọ́ ń dáhùn yóò kọ́ lòkè yóò tún lọlẹ̀ yóò lòkè yóò lọlẹ̀ tádàrí ayo bá ti ń rí pé ilé ìfẹ́ fàkókò ṣòfò ni. Ṣé àbẹ̀rẹ̀ sí ka 1 to 5 seconds tí ò bá ti ju bọ́ọ̀lù ẹ̀yìn ìyẹn wọn ó gbé fálátakò ni ẹ̀yìn ẹ̀jú ti yín. Tó bá wá jẹ́ pé goal kick ni táyé asọ́lé bá ti ń fi bọ́ọ̀lù rasẹ̀ tí ń lẹ bọ́ọ̀lù mọ́lẹ̀ tó sẹ́ ti bọ́ọ̀lù lẹ́ẹ̀mẹwàá tádàrí ayo bá fi lè bẹ̀rẹ̀ sí ka 1 to 5 seconds báyìí ó di kọ́nà kìkì fàlátakò nu. Ẹlẹ́ẹ̀kẹfà àwọn kankan ṣẹlẹ̀ ní sáà tó kọjá pàápàá jùlọ nínú ìdíje ti La Liga. Ẹ ti gbàgbé ìfigagbága láàrin Atletico Madrid àti pẹ̀bí agbábọ́ọ̀lù ti Barcelona. Níbi tí agbábọ́ọ̀lù ikọ̀ ti Atletico tábà sọ nípa Powers tó ti mú bọ́ọ̀lù tí Joao Musso tó gbá sí tó fọwọ́ mu. Ṣùgbọ́n tádàrí ayò tí ó mú penalty. Wọ́n ti ní láti sáà tí ń bọ̀ lọ báyìí nínú ìdíje La Liga. Tí asọ́lé bá ti restart bọ́ọ̀ tí agbábọ́ọ̀lù lọ́wọ́ ẹ̀yìn bó bá fi lè fọwọ́ mu tó bá fi lè fọwọ́ mu penalty ni o kò sí ti ń jẹ́ pé kò mọ̀ọ́mọ̀ ó ti gbàgbé ara rẹ̀ ló fà àwọn kid kinní kan àwọn èbó tí wọ́n máa ń lò yẹn penalty ni o gẹ́gẹ́ bíi tá a gbọ́ nù. Bákan náà ẹ mọ gbọ́ àtinúdá tí wọ́n máa ń ṣe tó jẹ́ pé wọ́n tí a da wọ́n ò ní kí defender kó wá gbá goal kick tó jẹ́ pé bóyá keeper ó ti kíkì ẹsẹ̀ ti ń ta àbí ò lágbára láti kíkì bí olùkọ́ni ṣe fẹ́ wọ́n wá gbá bọ́ọ̀lù tẹ́sẹ̀ rẹ ran bọ́ọ̀lù dáadáa pé ìwọ wá kíkì. Tí asọ́lé bá ti gbé bọ́ọ̀lù kalẹ̀ tí defender yẹn bá tún fọwọ́ kan bọ́ọ̀lù yẹn tó rìsẹ́ẹ̀tì ẹ̀ tó dùn pé keeper ò sẹ́ẹ̀tì ẹ̀ dáadáa òun wá rìsẹ́ẹ̀tì bọ́ọ̀ yẹn penalty ni o penalty ni láti sáà tí ń bọ̀ lọ o. Àwọn nípa ti video assistant referee ni àwọn àlàyé tó kù àwọn ìtẹ̀sìmọ̀ dáadáa ni àwọn bíi kí ẹnìkan ní kan review second yellow card kó jẹ́ pé ọ̀tọ̀ lẹni tó dáràn ẹ̀tọ̀ lẹni tó musàn ọ̀tọ̀ lẹni tó yín kan ọ̀tọ̀ lẹni tó dáràn ọ̀tọ̀ lẹni tó fún káàdì n ó review yẹn náà pé adarí ayo ti ṣàṣìṣe o ẹni tó dáràn kọ́ ló fún káàdì o. Gbogbo àwọn àlàyé tó ní ṣe pẹ̀lú fídíò assistant referee láwọn tá a ti mọ̀ tẹ́lẹ̀ náà ni ká mọ̀ pẹ̀ lórí ìyẹn láti bẹ̀ yẹn já sanwó iwájú. Ikọ̀ igi agbábọ́ọ̀lù ti Real Madrid wọ́n ti jó di mímọ̀ fún Vinicius Junior pé alaye etí rẹ mélòó dákun àdéhùn tuntun tá a gbé sí ọ́n wájú má jí ó pẹ́ kankan tó fi fún Alessi ó dúó ni o fẹsẹ̀ rẹ lójú ni o àbí o ò ní fẹsẹ̀ rẹ lójú. Ẹ mọ̀ pé lánàá ni ìpàdé wáyé láàrin àwọn agbẹnusọ àwọn méjèèjì ẹni tó ṣojú igun ti Vinicius Junior Federico Pena ń bẹ níkàlẹ̀ Jose Angel Sanchez òun àti
Kalafa Juni Kalafati won soju ko bi agbabolu ki ko ti Real Madrid won wa jo di mimo pe 22 million euro ta so yen o pa mo fun olododun to se dede 18.5 million pounds lodun won salaye pe a fi kun fun o a fi kun owo yen to ma le ni 22 million sugbon yi ti o fi pe 24 won fe so owo yen di 24 million euro lodun fun Vinicius Junior yi to fi ma pe 24 2 million ti o gun yen ki so automatically o iyen o ni se pelu bonus bo ba se bayi bo ba meye awon bayi bo ba se assist bayi bonus na fe fi 2 million to ku se ni won fi kun 22 million ele ta ti kokko so losan tele tele gbogbo e to ba pada work papo yo je 24 sugbon ta n gbo labenu ni pe sibe sibe sibe sibe ko te awon igun ti Vinicius Junior ko te won lorun bayi sugbon won ti so ya fun iko ti Real Madrid pe ite tun gbe bayi a le gba 30 million la fe duro se ba ti le san 30 million lododun fo mo yi ko ni fe se re loju sugbon won ti ran si iko ti Vinicius Junior won wa fi kun leyin pade pe sa gbogbo alaye ta se ye dakun e ma je o pe te fi fun wa lesi o e ma je o pe o ka le tete mo ti boya pe Arsenal ni pe e ma ko wo bo o ehn boya pe Arsenal ni pe Arsenal to e ma ko wo bo nti yin o iko egi agbabolu ti Real Madrid won ti yanju e lori ta n gbo bayi ti nkan ba pada ye pada ta ba so nipa Yan Diamond owo tin lo bi 140 million euro ni o bade Madrid o san 125 bayi add-ons ma je 15 million yo wa ba akosile ti ko bi agbabolu ti Real Madrid je Madrid agbabolu ti won gbe ti o wonju eni to ni akole yen tele tele o na ni Jude Bellingham gba won gbe Jude Bellingham owo to pare Jude Bellingham atẹgbẹgbẹ atoju owo o je 133.9 million euro lu pare e 103 million euro gangan oni ko bi agbabolu ti Borussia Dortmund oni won gba Azap ma pe lafikun lo fi je 133 gbogbo e oto afikun ti Yan Diamond ti gbogbo e pajude si 140 million lati be yen ka sun wo waju ijoba atalo Ala Madrid loke loke lola kun fire kun Yami Karaga agbabolu fe ko ti Liverpool tele tele oni iyalenu lo je fo won igba ti Mohamed Salah to lo darapo mo ipe bi agbabolu ti Trabzonspor lorelede Turkey won o ti e fokan si pe o le lo baun to ba ti e fe ku o ninu iko egbe agbabolu ti Liverpool ibi to n fokan si pe ibi to tun le lo tawon agbalagba to ba si fe mo agbabolu lagbon ti le Europe ibi ti an ma nlo o na ni idije Italian Serie A iko Juventus lo o wa ko lo be iko egbe agbabolu ti AC Milan be nbe ko lo be o wa lo sinu idije idije league ti orilede Turkey pe so ti gbagbe pe beyan ba fe duro ni le Europe o tun yato si ra won ni pe league yen o lo fun Mohamed Salah league yen lo fun Mohamed Salah Mohamed Salah ju league yen lo Jamie Carragher lo so be o pe ibi to n fokan si ni pe boya ko lo Serie A Juventus abi pe bi agbabolu ti AC Milan e ja so won waju ka se network yen tanatan yan bayi gege bi mo se so pe ba ni pe ba se tan le play e le ti gbagbe ko je pe gba ti an ba yi ko to tan lo kan yin o se lo be si le je pe yin le gbo pe le ni *347*1004*2#*347*1004*2#e ja pada si pinle oyo papapa

0: baba so nipa idije tin lo lowo iyen ni handball court ile to kale si papa iserele kan salami ni agbegbe adamase gba ni lebadan ta ba so nipa southwest 4x4 handball championship 2026 ile to ti wo ipele ile to lapere bayi ori ipele semi final to lanfani ati waye oluyole unbeaten lo wa o fi ya je osun ami meji lilogun ni oluyole le gbeye lowo osun osun to fi ya jogun o ti lo baun eyin nile iya ko mo nile baba ile iya mi ohun lo jawe olubori bayi o fi ya josun 18 to 15 ni osun lo ni 15 point ipele semi final ekeji lagos o fi ya je microscope lagos lo ni ami mokandilogun 19 points. My scope would ni ami metala 13 points. Ipele tani o mo se po keta ati tani o yin ipele ase kagba iyen final yo mo lanfani ati waye top place ati final o mo lanfani iyen lati waye leni gege bi nti o nte wa lowo ni pe ejade awon organizer intervene to ale ti gbogbo eyan awon legend nipa ti handball àwọn tí ń kópa nínú handball lọ́wọ́lọ́wọ́ tó jágbá ọ̀jẹ̀ everybody ẹ jáde tán yányán ẹ wá fojú lóúnjẹ kẹ wòran ayọ̀ ẹ sàtìlẹyìn fún gbogbo ikọ̀ ẹ jẹ́ kínú àwọn akópa àwọn agbábọ́ọ̀lù yìí ẹ jẹ́ kínú wọn ó dùn ẹjẹ́nu wọn ó dùn pé díje yìí kìí ṣe behind the closed door ẹ jáde ẹ sàtìlẹyìn fún wọn ráyè ìpele top place yẹn ago méjì lọ́sàn èyí ni ó láǹfààní àti wáyé láàrin ọ̀sun united òun àti mindscope handball academy láago méjì nìyẹn ìpele àṣekágbá olúyọ̀lé warriors òun àti lagos cider ni wọ́n jọ mọ́ láǹfààní àti wá wọ́n jọ búra wọn so láago mẹ́ta lọ́sàn ni o ò ní ìdíje ọ̀hún mọ́ láǹfààní àti wáyé gẹ́gẹ́ bí mo ti sọ ẹ jáde lọ́pọ̀lọpọ̀ ẹ sàtìlẹ́yìn ẹgbẹ́ ìdíje yẹgbẹ́ lárugẹ kọjá àbí tọ́pọ̀lọpọ̀ fọkànsìn yìí bá ń sọ nípa ìdíje ilé tí ń wáyé ní pápá ìṣeré kan salami southwest 4x4 handball championship 2026 mo nígbàgbọ́ pé ńgbà tí ó bá fi di ẹtẹ̀ míì ìpínlẹ̀ ogun ó ti fakọyọ yóò fakọyọ dáadáa ju ti eléyìí lọ ó ti lọ báwọn ẹjá sanwó iwájú nínú ikẹgbẹ́ agbábọ́ọ̀lù ti manchester united lẹ́yìn ìgbà táwọn alákòóso kẹgbẹ́ agbábọ́ọ̀lù ti newcastle united tí wọ́n jó di mímọ̀ fún ikọ̀ ti man u pé ẹ wò kò lè lọ bẹ́ẹ̀ o kò lè lọ bẹ́ẹ̀ àwọn òṣètàn àti yọ̀ǹda lewiso èlé tó ti gbá bọ́ọ̀lù fún ikọ̀ ti chelsea tẹ́lẹ̀ ẹ mọ́ gbàgbé £28 million ní ikọ̀ ti newcastle ni wọ́n gbé inú ikọ̀ ti chelsea ikọ̀ man u wá jó di mímọ̀ fún ikọ̀ ti newcastle pé ẹ tí ẹ farabalẹ̀ gbọ́n tá a fẹ́ sọ ìbẹ́ẹ̀tì ẹ farabalẹ̀ gbọ́n tá a fẹ́ wíná kẹ́ ẹ tó mọ ìranjú mọ́ a. ẹ ti ẹ farabalẹ̀ náà ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́n tá a fẹ́ sọ agbábọ́ọ̀lù tá a fẹ́ gbé lọ́dọ̀ yìí a wà san díẹ̀díẹ̀ o owó tá a fẹ́ san fún yìí ṣe díẹ̀díẹ̀ owó tẹ́yìn náà ní àǹfààní àti gbé replacement ni o. ikọ̀ man u níkẹ̀sì mọ́ owó a ní owó kan tí ń lọ bí £60 million lọ́wọ́ o ìyẹn fún lewiso ilé tí wọ́n ní lọ́kàn pé àwọn nílò agbábọ́ọ̀lù tí ó rọ́pò luke shaw lọ́wọ́ ẹ̀yìn lápá àlàáfíà àwọn èèyàn wá tọ́ka sí pé ṣe bẹ́ẹ̀ ń lu ọmọ kan síbẹ̀ ní pre-season yìí harry amas ti tanátan yányán àwọn alákòóso kọ́ man u ní harry amas kẹ̀ ọmọ ọdún mọ́ ẹni ọdún mọ́kàndínlógún 19 years ó mọ̀ ní tí agbára tiẹ̀ mọ̀ lè gbé harry amas yẹn gan yóò lọ lóńdì ni àwọn nílò lẹ́fù back ilé tó dúró dédé bó ti ẹ̀sẹ̀ pé àwọn alákòóso kọ́ ti man u wọn fẹsẹ̀ kan dúró lórí ibẹ̀ yẹn lewis kelly inú kẹgbẹ́ agbábọ́ọ̀lù ti arsenal náà pe àmọ́ pé táwọn ò bá padà rí lewis ọ̀ gbé inú kẹgbẹ́ agbábọ́ọ̀lù ti newcastle ó di ìpàdé di inú kẹgbẹ́ agbábọ́ọ̀lù ti arsenal nu inú kọ ti arsenal làwọn lọ nígbẹ̀yìn bẹ́yìn bruno guimaraes wọlé o bruno guimaraes wọlé pẹ̀lú £75 million wọ́n yọ ọ̀pọ̀lọpọ̀ lẹ́nu tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé ṣe bí 77 arsenal kò lọ tán dá padà wọ́n wá padà gba 75 ìdí tán ṣe gba 75 lọ́wọ́ arsenal ni pé 75 yẹn ní kì méjù 77 lọ 77 arsenal kọ́kọ́ fẹ́ san yẹn wọ́n fẹ́ mọ́ sanwó yẹn pẹ̀lú add-ons ló pọ̀ jù ń bẹ̀ nínú owó yẹn ṣé pé mo ní add-ons pọ̀ ju ojú owó lọ o ṣùgbọ́n ikọ̀ newcastle ní add-ons yẹn ti pọ̀ jù o da kenyan fe san bi 80 million pounds fun player kenyan wa san 75 o wa fi 5 si addons but ninu 77 yen addons ibe wuwo po awon o le teri si awon o le gbaru e bayi Arsenal pada lo pelu 75 million pounds 75 yen off addons ni o si addons ninu 75 yen o iko Newcastle o tewo gba nkan sangility ni alaye tin be nbe ni pe nu owo to won na gba iko ti Olympic Lyon ile to yonda agba bolu ifun iko ti Newcastle o gba ida 20% bi nkan se ri lapa abe yen niyan eh iko Arsenal won mu rale bayi won la won pada bo ni igba ile keji yen fun agba bolu lowo yin fun iko ti Aston Villa baba nso nipa Ezekunza ile ti iko ti Aston Villa bere fowo ti lo bi 60 million pounds nigba ta Arsenal koko lo Arsenal pada lole Arsenal la won pada bo tori William Saliba William Saliba yi won ni farapa ti William Saliba ni pe o sunmo ko koja asiko ti an kokko kede tele tele o de le sese to ba tete jina to je awon kan to tele awon ilana tan pe amole fun ko tete de saju igba ti won kede sugbon ko daju itisi nbe nle lasiko yi ko se koju wahala ta won fe face ni saa tuntun saa ti nbo yi opolopo iko na lo tin gbe agba bolu to se sakosanko awon pada bo fun Ezekunza awon alakoso ke bi agba bolu ti Arsenal awon ni won so be iko ti Aston Villa re ohun duro lori 60 million pounds ni pe ohun je gbese ohun je gbese o ohun si nilo owo lati gbe player ifigabaga awon ifigabaga to lanfani ati waye success omo ni pekun la tin se success lasiko yi oni o ti je o gbagbe bukata po ati tibi bukata tin be lorun success be tin wo yi iyawo to je komo to je ko easy o success omo ni pekun la bo la won ifigabaga ile to lanfani ati waye lana atawon jesu ma ile
1: idije wa fukun ile to lanfani lati wa ilana olede wa nigeria fi ya je egypt mefa si meji ni zambia won fi ya je olede malawi meji se kan ni won te siwaju to ba tin diago mesan asale oni orilede mali awon ati ghana ni kevard awon to de cameroon ni awon fi gaga lo so re to lanfani lati wa ilana iko ac milan awon tin tamina america kan ni iko juventus fi ya je chelsea america kan do sudu ni napoli fi ya je asuna meji se kan ni real betis won fi ya je arsenal meta se kan ni iko america fi ya je psg meta sudu awon to lanfani ati wa ilin to ba tin diago meji asale fiorentina ti ko deportivo la corona bi nkan se je ni
0: bi nkan se je le ti gbo ohun ninu kege agba bolu ti chelsea iko ti crystal palace won ti kan si chelsea o pe ayin na la to mo wa fun iyen ta ba nso nipa maxence lacroix eyin la ta fun awa na ti nilo iranlowo ti yin na bayi o afa ye ke yonda exe disaster disaster disaster e yonda e fun wa lade won alaya lo asi jo towo bo wi adehun ipe dandan taidan asan owo fun yin leyin lo ndi tawon alakoso ko ti crystal palace in ton so fun chelsea niyan pe e sa ri ba se se yin daada nipa ti maxence lacroix o leye ta fe ta tele o leye ta ja si tori pe ke le mo mu lo e tin se daada fun ati pe opolopo player le ti lohun wa bi opolopo player le ti lohun wa bi galaga elu e wa sodo awon ajo se po yen ti wa ti pe e ba wa mudi sa si na to ba di opin sa ajo so bi o si je ajo so bi o si je a si gbe tan yan yan ni o a ni da pada o ti ipe bi agba bolu ti crystal palace in ton so fun ipe bi agba bolu ti chelsea niyan a wa ti mo esi ti chelsea o fo fun ipe bi agba bolu ti crystal palace bayi nipa ti owo ti mo ni chelsea fe sajo owo ti nlo bi 496 million pounds abi se 494 ko ni owo to sumo 500 billion pounds iko chelsea ni awon agba bolu bi mokanla kan o lo ti won si kede ye ti an fe ta awon agba bolu kokan awon agba bolu mokanla wo ni n ba ni bere nisin akoko o le gba wa pelu eye ti won fe ta agba bolu kokan eja so yun dago mejila eja so dago mejila lori eto ta lota ni kan ni wa ile keji splash 105.5 iyen be lẹyin ti D ti Vinicius Junior lẹyin gba tawon alakoso ko Madrid ti ni 24 million la le san last to si ri 22 yen gangan on lo jowo to mo gba tan yan yan to wa ri 2 million ti o fi pe 24 yen lórí ti bonus ìbòyí àwọn àdéhùn bó bá ṣe ṣe dáadáa àtàwọn kan míì yóò fi jẹ 24 tí wọn sì ní kó fún àwọn léṣe wọn ní kó fún àwọn léṣe pàápàá o táwọn lè tètè mọ bóyá pé arsenal ẹ mọ fi sakasaka kówó bọ ni ìta gbọ nìyẹn tí mo ti já yín tán tẹ́lẹ̀ tẹ́lẹ̀ arsenal ti pi àmọ iye tí wọn lè san lórí finicius junior iye tí wọn lè mọ fún finicius junior lọ́sẹ̀ ọ̀sẹ̀ èló ni kẹgbẹ́ agbábọ́ọ̀lù ti arsenal èló ni wọn pe àmọ láti mọ san fún finicius junior lọ́sẹ̀ ọ̀sẹ̀ tó bá lè gbà láti ṣe tiwọn àti iye tán fẹ́ san fún ikẹgbẹ́ agbábọ́ọ̀lù ti real madrid náà ẹ jẹ́ aṣọ dago méjìlá ṣaago kan lórí ètò ta lọ́ta ẹ̀dọ̀kí ti wọlé báyìí ẹ̀dọ̀kí wọlé sínà aláyọ̀ ti dé ògo èdè ti dé sínà aláyọ̀ ti dé ògo èdè ti dé chelsea àti man u ló fẹ́ ka ẹ̀dọ̀kí ní láàárọ̀ yìí àti tèmítayọ̀ oyèládùn ààbọ̀ ọ̀rọ̀ náà ti wà ń bè yìí pátákó ẹ̀fọ̀n ṣé mo gbà tí ń kajá lẹ́nu kàkàkà kọ̀mbínésàn yìí pọ̀ tó ketílẹ̀ kàláàsì ni tèmítayọ̀ oyè akú ojúmọ́ o akú ojúmọ́ o.
2: Ojúmọ́ aláyọ̀ ní tòní kí ọlọ́run elédùmarè kó tún jẹ́ kó ní ó pé wa lónìí ọjọ́bọ Thursday kí oore gbogbo kó sùn wá bọ̀ kí àwọn ìbànújẹ́ ìdààmú wàhálà kó mọ gbé inú igbó kó mọ gbébẹ̀ wò wá ibi kan kò ní kàn wá lónìí láṣẹ ọlọ́run ẹ kú ojúmọ́.
3: Ojúmọ́ aláyọ̀ ni òní ó jẹ́ lónìí ọjọ́bọ ire ogbo ni ó sọ ọ̀kan wa
2: àmì
3: òní ó sùn wá bọ̀
2: àmì o
3: ire àìkú ti ṣe máa lé ọ̀rọ̀ èyí ò jẹ́ tiwa o lónìí ọdẹ tiwa ti lo kó sì pẹran ọdẹ wa pẹran ò kété a jẹ́ pé kí ikú orí wa kété kí àrùn àṣeyẹrí kórí wa kété ọdẹ wa mọ̀ lóko ọdẹ wa pẹran wà wà a jẹ́ pé kí ire wa wa wálé ire ọmọ ire aya ire owó ńláńlá ìwé gami gbogbo ilé kíkọ́ ọkọ̀ rírà ilẹ̀ rírà ire ìlú èbó ire láríwá erékùṣù ire ní ìwọ̀ oòrùn àti ìlà oòrùn ti ẹja fi hàn ogun ayé kì í ṣe pé àwọn ọgbà lọwọ ẹ ọmọ wa náà ni járe ìtò òkú lọwọ
2: owó
3: àdúrà á dà padà fún
2: bí wọn ṣe ń dowó orí padà
3: jábọ dà padà ẹyin ayé owó rẹ o.
0: sínà aláyọ̀ wọ́n ní kí n bí ọ pé sẹ́sì gidi ni ọ.
2: original chelsea
0: chelsea fan
3: chelsea àbí chelsea torí bí wọ́n ṣe
0: pé
2: chelsea
3: sì ni wọ́n sì ni ẹ̀mọ́ ìjà ẹ̀mọ́ ìmọ̀ ọmọ
0: rẹ tí chelsea bá ń bínú lọ́wọ́ tí chelsea bá ń ọtí lọ́wọ́ kò sóko táwọn olólùfẹ́ chelsea ìpínjẹ́ ó mọ̀ gbọ́ chelsea mi
2: gbogbo èdè náà fi
0: ń pè. tó bá yẹ pé chelsea gidi ni wọ́n ní bí wọ́n kọ́ ẹ̀sàn kan dákọ̀ player mẹ́ta ń chelsea
2: èmi àti èmi
3: ìrókò owó lé agbẹ́ pọ́n
2: àti èmi
3: ó ti
2: àwọn náà ń gbà náà
0: ta ni kóòtù chelsea wa
2: èmi ni
3: kò tí ì
0: ṣe chelsea gidi wa
2: àmì ìgbà tí ẹ ṣe ọ ni
0: a mọ ẹ tó jẹ confam fan nínú ẹ méjèèjì láàárọ yìí
2: lè o ti
0: ẹ oyè ládùn wọn ní kí n bí ọ pé ọdá ọkọ agbábọọlù márùn ní man u.
3: ó ń bi mí ta lèmi ó bi
2: inú mi ti ẹ dùn
3: pé ó ń bi mí ta lèmi ó bi
2: ìwọ ni
0: lè wò pé
2: ẹ àfihàn pé torí n tó fẹ́ mọ̀ sọ wọ́n ní abúni ń jẹ́ abúni èwo ni pẹ̀lẹ́ ara òde ìjààyè tí ń bẹ níta ògúnmọ́lá bàbá ṣàfi ni ẹni ká ogún ṣàfi
3: ẹni
2: èwo là ń bá kí
3: aago mélòó ló
0: lè lọ kò sí
3: ìṣẹ́jú mélòó ló lé láago mẹ́jọ
0: kó o lè dákọ̀ olólùfẹ́
3: yẹn wọ́n lọ lẹ́wọ́n nìkan máa ń yọ àwọn tí wọ́n mọ̀ pé
2: olú lówó ni wọ́n mọ̀ wọ́n mọ̀ pa fẹ́ kà láàárọ̀
0: yìí
2: ìrẹ́ sì ti parí jẹ́ kán mọ̀
0: kò sí ògidi fáàsì kankan náà méjì
3: kò sí ògidi rẹ̀ èwo ló gidi bí kẹ́ mọ́ lọ sọ pé
2: sàtìlẹyìn fún
3: àwọn kúlọ̀bù tí
2: tó
3: àwọn olóòrùn lẹ́mọ̀
2: àlọ́ kẹ́mọ̀ pé lyon
3: irọ́ ni o bákà ní ṣe o
2: ẹ̀mọ́ dàn ló
3: yóò wá gbé pamọ́
2: bẹ́ẹ̀ mo jùmọ̀ pé tí yàbá jẹ
3: lọ́bà abu àwọn alábòsí
2: kú
3: alágàbàgé bi adétí amété
2: ngba àwa mú kílọ̀bù wa amútilé
3: amútilé abẹ́lé adétí
2: amété fìtípèrò
0: tí gbogbo ẹ̀ ń sọ yìí ẹ̀gbọ́ ayé mọ̀ ni k
3: ki mo gba aye mo
0: registered fan
3: iro ni je mo ku
0: registered fan celtic
3: ni ko striker iro ni je mo ku
2: kini club ti
3: iro ni je mo ku oporo ni koda
2: wallahi
3: ariri so ni gbogbo aye lo mo ti gbogbo aye ba mo lo so
0: o ti jo fo
3: ki so fo o sa la yo
2: fe ka yo mo ni ma pa aye ti
3: gbogbo aye mo kini
0: o ti do fo o ti do
2: fo o fo niyan
3: ah e do ja kan ti aba mo ti lani
2: o mo ye ti nje le won egbon ni afobaje
3: okay
2: afobaje wa kere ni ni wo ni lo account
3: nigba ti won bi agbatan won wa bi oro agbatan yen oloko olowa je number
2: 3
3: nigba ti agba wa je account gbe
0: agba account facebook
3: nigba account facebook go
2: account o ti e ti yawo
3: loye
2: o ta we ti yawo
3: olowo o ba won be ni ibe wa ni oro agba ti lo lo photocopy iwe iyi wa nja pe ah ele je mogun
2: lai lai mo de peyin ko pe ki ma ri account
3: o ba latan la ti yanju e lowo
2: ati yan je mo
0: lo je mo lo je
3: mo
0: lago mewa lago mewa
3: awon yo gbe le mo
0: lago mewa ku seju me dugun abo wa yi ko to ti ka si e pe ba ni ke ba di later ke to mo yin ka si ele ti gbagbe e je mi mo lo nbi sunu dixon lo je ke gbo wa dada ololufe ma yu gidi oga wa tudi olawo lolotu lolotu eto yi ololufe ma yu gidi temi tayo oye ladun ti o ka edoki ololufe ma yu ti ebu sina alaye ogu ede ololufe chesi ebu eje mi
3: omo da je
0: da mu
3: re lo a pade ni la se pade
0: ibo la ti pade emi tin lo mo ti lo bayi meje
3: oro la account yen ni sin
0: la ti lo
3: a se so re
2: sorry
0: mo ti
2: yo su kan ni
0: mo ti lo bayi meje mo ti lo bayi meje ago mewa la wa yi koto titi gba na e se te ngbe la gelu e ma je do gilo si waju e ku kale
4: la gelu FM jagaba gogo retio.

0: ọkùnrin yìí
1: kò
0: ní
1: bí ẹmí ni
0: àwọn òwe kan wà tó yẹ pé
1: kò lọ lórí rédíò
0: lẹ́yìn ìtàgé ìgbà tí mo pa owó yẹn lẹ́ẹ̀kan wọ́n ti dá sọ́wọ́ ìtàgé iná ti kú ṣùgbọ́n wọ́n ṣe tán náà báyìí owó yẹn
1: ọgbọ́dọ̀
0: jáde ta
1: oṣàánú
0: ti ta àyàmí ti dé kù
1: wọ́n ti ṣí ìtàgé iná tán. Aki yo e ka bo sori
0: edo kiri. Die de mi ra o.
1: Ni kan ni lagi.
0: Aya mi pada wa gbo kan. Aya mi pada wa gbo kan.
1: Ni kan ni lagi lu FM 96.7 oke tun ganjuke. A fe fofun ti oba Adebayo Akande. Alagbala oke ta kale si felele na le tin tete gbo wa. Oluwa sina. Alayo ogun ede. O fo ma le so fa noruko temi nje mu ni e lowo ke bi mo. Ki e so ke jere. Gbogbo àdáwọlé bá yín láṣẹ lọ́wọ́ ọlọ́run elédùmarè kọ́mọ yọrí sí rere àti tẹ̀yìn àti tàwa náà kò jọ ṣe wẹ́kú bẹ́ẹ̀ pẹ̀lú àṣẹ edùmarè ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan.
0: Ẹ kú ojú máa láyọ̀ lákọ̀tún ẹkú ọ̀yẹ̀ tó là pérégede o lónìí ọjọ́bọ̀ àdúrà wa ni pé kí ire gbogbo kó sùn wá bọ̀ lónìí ọjọ́bọ̀ àdúrà wa ni pé tó fi ní tádìí ẹ lóko ìmọ̀ òní ká darí bọ̀ wánú ilé o lónìí ọjọ́bọ̀ pé kí dáadáa kó máa bọ́lẹ̀ nínú ayé kó wá wa gbogbo ajogun ayé tí ń bẹnu ọjọ́ òní ibi tí ń bẹ́ńbẹ̀ kí elédùmarè kójú dẹ̀yìn bọ̀ ẹ kú ojúmọ́ ẹ kú ọ̀yẹ̀ tó là pé gédé o à ń kí tonílé tàlejò tọmọdé tàgbàlagbà oyinú àtàsẹ́ẹ̀dí à ń ṣe yín pẹ̀lẹ́ pé ẹ kú ojúmọ́ aláyọ̀ ẹ̀dọ̀ kí ìròyìn ńlá pé ìkànnì lágelú fm òkè tó ga jòkè ibẹ̀ làwa ti ń kà á tẹ́yìn tí ń tẹ́tí sí wa tẹ́ ẹ sì ń gbójú wò wá live and direct lórí facebook wa lágelú 96.7 fm òkè tó ga jòkè nílẹ̀ ìbàdàn bí níbẹ̀ gangan lákẹtẹ̀fẹ̀ sí tẹ́ ẹ ti ń gbọ́ wa ní tìlé àtòkò àti kò débìbà ọ̀kan òjọ̀ kan àwọn ìwé ìròyìn ojoojúmọ́ ilẹ̀ wa nàìjíríà níwájú tèmi mo rí ìwé ìròyìn the guardian
1: nigerian tribune
0: daily post ògbẹ́yìn
1: the punch náà wádìí
0: àjọ akóròyìnjọ ilẹ̀ wa nàìjíríà ó wádìí the nation náà tún lẹ̀kọ̀ ẹ̀ síwájú tiwa ńṣe làwọn ìròyìn ọ̀hún ṣe kàmíkàmí kàmí fún ayé gbọ́ abẹ́rẹ̀ sí mú lọ́kọ̀ọ̀kan èjèèjì ṣáájú ohun gbogbo tèmítayọ̀ oyèládùn ààbọ̀ ọ̀rọ̀ ló kọ́ mi ẹ jẹ́ àpégbọ́n ká má bàa pégbọ̀n jìnìjìnì bí ẹni ojú rámú ààbọ̀ ọ̀rọ̀ tó fọmọlúàbí tó bá dénú ẹ̀ yóò dodidi àní sọnù ká tó sọnú àtẹ̀yìn àtẹ̀mí àní fàkà kan jẹ́ kó sì ní jẹ́ bẹ́ẹ̀ kò ní talé wa o.
1: Ọyẹ́ ẹja bẹ̀rẹ̀ sí mọ́ ṣe láwẹ́láwẹ́ ọ̀kan ọ̀jọ̀ kan àwọn àkòrí ti ìwé ìròyìn ilẹ̀ yìí gbogbo tí ń bẹ wájú wa gbèrú fún tòní àmọ́ ẹ má gbàgbé wípé a wà lórí facebook lágelú fm 96.7 ni ẹ ṣàwárí ń bẹ̀ bẹ́ẹ̀ ṣe ń wò ó ni kẹ́ ẹ pin kó kárí ètò lórí tẹlẹ̀mọ́ ẹ fi ìròyìn ṣọwọ́ sí wa torí pé bí ṣe ń lọ làwa náà ń tẹ̀lé o ní apá àbẹ̀hùn ẹ jẹ́ ń bẹ̀rẹ̀ nínú ìwé ìròyìn nigerian tribune ìròyìn ọ̀hún òun ló jẹ́ tọrọ fọn kalẹ̀ ní gbogbo àwọn ojúde ìwé ìròyìn tó jáde láàárọ̀ yìí o lójú ìwé kẹta nigerian tribune wọn pé níṣe ni àwọn èèyàn fa ìbínú yọ o pàápàá látọ̀dọ̀ ìjọba ìpínlẹ̀ ọ̀sùn lẹ́yìn tí wọ́n pé àjọ efcc ọgbẹ́sẹ̀ lé àpò àsùnwọ̀n ìjọba ìpínlẹ̀ náà onírúurú àwọn èèyàn nílẹ̀ yìí ni wọ́n ti ń fi èrò wọn hàn tó ń ti àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ òṣèlú bẹ́ẹ̀ làjọ efcc sọ ìdí tí àwọn fi gbẹ́sẹ̀ lé àpò àsùnwọ̀n ìjọba ìpínlẹ̀ náà.
0: Ó da ẹjẹ́ a tún lọ tààrà sí ìpínlẹ̀ ọ̀ṣun ìpínlẹ̀ ọmọlúàbí nítorí pé aṣọ ọgbà òun ni àdá fúngbà ìròyìn tó ń bẹ́ wájú mi ló ń fìdí ọ̀rọ̀ múlẹ̀ wípé gómìnà ìpínlẹ̀ ọ̀ṣun adémọlá adélékè àti ẹgbẹ́ òṣèlú olóṣùṣù ọwọ̀ apc wọ́n ti bẹ̀rẹ̀ sí máa dẹ̀bi rora wọn lórí ẹ̀sùn tó ní ṣe pẹ̀lú jìbìtì lílù mọ́ ràbò mọ́ tààbò wọn ni àwọn ti rí afẹ́fẹ́fẹ́ arífùrọ̀ adìẹ nítorí pé à ń rí ìgbésẹ̀ tí àwọn kan ń gbé o láti lọ ràbò tó bá di àsìkò ètò ìdìbò bẹ́ẹ̀ òní wọ́n tún pé ẹ̀fẹ́ dúnmọ̀ọ́rù mọ̀ọ́rù káyọ̀ má bàa jáde dìbò àní gbogbo ìgbésẹ̀ tẹ́ ẹ̀ ń gbé òun la mọ̀ ẹgbẹ́ òṣèlú apc àti adélékè òní wọ́n ń ju ìdárò àti ògúlùntú lura wọn o.
1: Nínú ìwé ìròyìn daily post lórí ọ̀rọ̀ ọ̀sun ó ṣeéṣe kéyìí tí ó jáde nínú daily post yìí kọ́ máa wà nínú kòókòdó eléyìí tó mẹ́nuba hàn wọ́n pé ẹgbẹ́ òṣèlú all progressives congress apc ní ìpínlẹ̀ ọ̀sun ó ti di ẹbí ru ìjọba ìpínlẹ̀ ọ̀sun wípé owó kan tí wọ́n pè ní owó ìpèsè nǹkan atura fún àwọn òṣìṣẹ́ 20,000 naira ẹgbẹ̀rún lọ́nà ogún tí wọ́n pé wọ́n fún àwọn òṣìṣẹ́ àti àwọn èèyàn míì won ni ogbon ati taborabo ni imurasile eto idibo gomina ti o waye ni ojo 15 osu kejo ta wa yi ni ipinle osun ni
0: o da ja lo si ipinle eko akete nle ogbon nibe ni mo ti royin kan ile ti n korin ajanti ele pe yo ma leyin yo ma leyin
2: oro yi yo ma leyin ajanti ele
0: agbe won depo tan ajanti won ni ti wa la won se
2: ajanti ele
0: mo ko wo niru
2: ajanti ele
0: mo ko wa lata
2: ajanti ele
0: ebi wa n palu
2: ajanti ele
0: won pari orin yo ma leyin yo ma sure lo lewaju won
2: yo ma leyin ajanti
0: sure ilo lewaju awon iko ti won fe onu alabuja leko pa nkan le ni nigeria pe ebi opa gba fo beke ti wa be ni eto abo tun duro wa mu nile yi sure lo lewaju o ngan ni korin
1: oro jade o ninu iwe royin daily post latenu enikan to je asofin agba to ti fi igba kan ri lore soju awon eyan kun iwo orun ipinle kogi kogi west senator dino melaye osoro lana ojoru wednesday nibi ti o ti nsin are bola tinubu nigbere ipako
0: pepe
1: ki are o sora se o tori pe o se se koro re o pada loda bi eni to je olori ologun to je olori ijoba ologun lorilede nigeria nigba kan ri to ti di ologbe Sunny Abacha ni imurasile eto edibo ti 2027 onikoro ore omo dabi ti Abacha so se kiyesi awon iwa re o dino olofi oro nle de
0: iroyin mi to nbe nwaju temi lo npe oye ni gbogbo ko da wa ro oni pe bi ti atole ko o egbe oselu APC egbe olosusu owo ni ipinle Oyo won ti benu ate lu gomina Makinde lori oro to so eleti o fi se lami to si isakoso are Bola Tinubu kuya eto oro aje ti denu kole labe isakoso ti won won fi de oro mule bi pe pe iru oro be so wa gba enu gomina Makinde won ni gomina Makinde lo le enu belebele to n wi pe labe isakoso are Bola Tinubu nke nkan ti pebe mama Nigeria lara o le ti egbe oselu APC ti won si nfidi oro mule pe koto senu gomina Makinde lati so be nitori pe ari teni ma wi ni afi apade fegede feregede fefe bo ti e mole ki won wi ngba badoju agba mi edo kiroyin fun toni nibe lati muka
1: loju iwe karun Nigerian Tribune ojo npe oro ti o jade to faisi eleyi ti oka jade ni kope kope yi on le yi o nibi ti an ti pe gomina Makinde ohun Peter Obi won di e bi gbogbo awon enira ti awon mo orilede Nigeria nfoju wi na lasiko yi ru isakoso ti ora jaja ti nwaye nile Nigeria
0: all right ijoba apapo le wa Nigeria bakan na ti pase o pe ki abo to peye ko wa fun awon eleto ilera nti buturu Nigeria be ni ebu foku Dangote lo ti mu adiku ba owo petiru lati depo lohun pelu 50 naira owo disu na jawale pelu 80 naira 50 naira ati 80 naira epo petiru ohun je 50 naira ni won yo kuro lori e sugbon disu nti e 80 naira
1: e dakun e je ki ara lo tete mo ri adinku yen
0: are lare sokoto ni pa
1: abi
0: nbo nawo re e ba pe ibi sana ni o ti bere
1: ibi omi lati ma musua yo na won mo se ani kan nu oda o
0: ase juwa ni won eyin
1: be
0: e ba to wa ma mu ju mi o to pe folo
1: gbogbo nkan gboro poju
0: toro mi o to mi la ja nwe do
1: kini je be
0: o be konu okoko ni wale
1: e ba ri ba kala ja ju won so den ni re loju iwe karun Oni Nigerian Tribune ti ko iroyin kan eyi to je iroyin ayo ni orilede Nigeria wipe awon iko omogun orilede Nigeria won ti lo re dola awon eyan to le mejo ni odurun 308 ti awon ikaida agbesumo mi jigbe ni ipinle Kwara ati Niger hey nise la awon omo orilede Nigeria nsape fun ijoba ile yi pe to adupe o pe awon eyan wa tun pada wole layo ati alafia
0: o da be iroyin kan re ti o nbe nwaju temi e ti ona tun sha for moro di mimo wi pe

0: ìjọba àpapọ̀ lẹwa Nàìjíríà ṣe gudugudu méje yàrá mẹ́fà lẹ́ka ètò ààbò ẹjẹ́ asápẹ́ fún ọ lè ti ṣínà mú wa hun níbẹ̀ níwájú tèmi náà wọ́n yàá yọ wọ́n yọ sí ẹ̀gbẹ́ tó ẹni tó jẹ́ adarí ìròyìn ní iléeṣẹ́ móhùnmáwòrán ti Arise Arise Television Summer Sambo ti fìdí ọ̀rọ̀ múlẹ̀ wípé olùdíje fún ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú NDC Nigeria Democratic Congress ìyẹn Peter Obi Ipiamọja atara ara jẹ kò lè fún àwọn obedient movement ní ìdarí tó gbangba tí wọ́n ń wá Daily Post ló kọ́
1: ọ̀dà ẹjẹ́ àlọ́jú ọjà ìwọ́ kà á bí wọ́n ṣe kọ́ ẹ wá fi ara balẹ̀ fún ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ọ̀hún lẹ́yìn tá a bá ti ojú ọjà dé tá a mú iṣẹ́ jẹ́ ń bẹ̀ ìkànnì lágelu 96.7 òkè tó ga jókè nífẹ̀lẹ̀ lẹ́ ń bàdàn lẹ ti ń gbọ́ wa ẹ dọ́ kí ìròyìn tẹ̀ síwájú.
2: Mo tún bẹ̀rẹ̀ fún olèṣẹ́ aláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
3: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kọ̀nọ́fùrù.
2: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
3: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá

0: káàbọ̀ padà ẹ̀dọ̀kí ìròyìn ń tẹ̀ síwájú ìkànnì lágelú 96.7 òkè tó ga jòkè ń fẹ́lẹ̀ lẹ̀ ń bàdàn lẹ́ ti ń tẹ́tí gbọ́ wa ó yà ó ẹjẹ́ abọ́ sínú àárín gbùngbùn
1: ìròyìn
0: ṣòkòtò ìròyìn
1: máa túyà gba òṣòròde
0: máa túyà gba yàgbà
1: yàyà
0: yàyà
1: yàgbà yàgbà
0: máa túyà gba
1: òṣòròde
0: máa túyà gba
2: òṣòròde torí tí ma ti ń kọ ní sì máa rí pé ṣòkòtò kan yàwó iwa ń lọ ibi tí wa ń lọ tí ó balẹ̀ sí òye
0: ìbìrì náà ni yọ padà sọ
2: lẹ sí ibi ibi tí ròyìn ibi ọwọ́ jẹ́ àkànní bá ti ń dé gbogbo ibẹ̀ ni ó tún dé
0: láṣẹ
2: lọ́wọ́ ṣe ń dé kúrò
0: ó yẹ máa fetí gbéyàwó ẹ̀ káàkiri àgbáyé torí pé ọlọ́run òṣèlé iṣẹ́ yìí ní ẹlẹ́kùnjẹkùn káàkiri orílẹ̀-èdè àgbáyé ni wọ́n ti ń gbọ́ wa lójú ìwé kẹta Nigerian Tribune ó ní mo kalẹ̀ sí báyìí o níbi tí ìròyìn kan ti ń ṣe lálàyé o pé níṣe ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lágbo òṣèlú ni wọ́n fa agbọ̀n mújà o ti kó wa àwọn fa ìbínú yọ tí wọ́n sì bẹ̀rẹ̀ sí bu ẹnu àtẹ́ lu ìgbésẹ̀ kan tó wáyé ní ọjọ́rùú Wednesday lánàá lórí ìpinnu àjọ tí ó ń dènà ìwà ìbàjẹ́ ohun ìwà ọ̀daràn míì eléyìí tí ó fi ara pẹ́ nídìí ètò ìṣúná ohun ètò ọrọ̀ ajé nílẹ̀ Nàìjíríà EFCC eléyìí tí ó gbẹ́sẹ̀ lé àpò àsùnwọ̀n ìjọba ìpínlẹ̀ ọ̀sùn wọn ni àwọn lájọ kan nínú èyí ti ìjọba ìpínlẹ̀ ọ̀sùn tó gangan ò ti gbẹ̀yìn bẹ́ẹ̀ ti ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC ọ̀gbẹ́yìn ti àárẹ̀ ẹgbẹ́ òṣèlú Accord àti ikọ̀ ìpolongo ìbò ìmọ́lẹ̀ campaign organization ni wọ́n jọ panupọ̀ bu ẹnu àtẹ́ lu àjọ amúnimọ̀dánà fún ìgbésẹ̀ tó gbé pẹ̀lú bí ẹgbẹ́ òṣèlú ADC bó ṣe ṣe àpèjúwe ìgbésẹ̀ náà bí ìgbésùnmọ̀mí nínú òṣèlú oní political terrorism ni o gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yìí bó ṣe wáyé yàtọ̀ sẹ́yìn tí àtẹ́tígbọ́ yìí gómìnà ìpínlẹ̀ ọ̀sùn ni òun náà sọ̀rọ̀ ìyún sẹ́nítọ̀ adémọlá adélékè ó ṣe àpèjúwe ìgbésẹ̀ náà gẹ́gẹ́ bí èyí tí ó jẹ́ ìgbésẹ̀ tí ò bófin mu àti ìdúnkokò mọ ìjọba àwarawa nígbàtí ń bá àwọn ikọ̀ oníròyìn sọ̀rọ̀ nílùú òṣogbo ní ọjọ́ ajé monday gẹ́gẹ́ bí àkọsílẹ̀ ìwé ìròyìn Nigerian Tribune ó láti jẹ́ pé àṣìṣe kan ibẹ̀ nínú tí wọ́n tẹ̀ yìí ọ̀jọ̀pánà ni gómìnà lọ sọ ọ̀rọ̀ ọ̀hún o nígbàtí ó ń gba ìwé kan láti ọ̀dọ̀ báǹkì eléyìí tí ó jẹ́ ti ìjọba ìpínlẹ̀ ọ̀sùn èyí tí wọ́n ń lò ní àárọ̀ kùtùkùtù ó ní wọ́n fi ọ̀rọ̀ léde o sí etí gómìnà ń pé tọ̀ àjọ EFCC wọ́n ti pàṣẹ o pé kọ́bọ̀ kò gbọ́dọ̀ jáde nínú àpò àsùnwọ̀n ìjọba ìpínlẹ̀ ọ̀sùn ní àárín àwọn àsìkò yìí o pàápàá jùlọ lórí iṣẹ́ ìwádìí kan tí wọ́n pe àwọn ń ṣe ìgbésẹ̀ yìí ó ní gómìnà ló pe àjọ EFCC ó gbé láì jẹ́ wípé ilé ẹjọ́ ọ̀pá láṣẹ àbórí àṣẹ ilé ẹjọ́ gbà láti gbé irú ìgbésẹ̀ bẹ́ẹ̀ gómìnà tẹ̀síwájú nínú ọ̀rọ̀ ẹ̀ wípé kò yẹ kí a mọ̀ gbé irú ìgbésẹ̀ báyìí nínú ìjọba àwarawa níbi tó jẹ́ pé àlàkalẹ̀ òfin ti wà tó sì jẹ́ pé òun ni gbogbo ìgbésẹ̀ wa lọ́gbọ́dọ̀ mọ tẹ̀lé gómìnà adélékè kùsàì fi ẹ̀sùn léde o wípé ìgbésẹ̀ eléyìí tí àjọ EFCC gbé náà ó ní ó jẹ́ ara àwọn ìgbésẹ̀ tí wọ́n ti pin amọ̀ rẹ̀ sílẹ̀ láti rí pé wọ́n fi dá ẹ̀rù jẹ̀jẹ̀ sí ọkàn àwọn èèyàn nípínlẹ̀ ọ̀sùn ní ìmúrasílẹ̀ fún ètò ìdìbò àpapọ̀ ètò ìdìbò gómìnà eléyìí tí yóò wáyé ní ọjọ́ 15 oṣù kẹjọ ọdún tá a wà nínú rẹ̀ yìí ó sọ di mímọ̀ wípé tí ẹ bá kíyèsí ẹ rí pé ọ̀pọ̀lọpọ̀ ìgbésẹ̀ ni wọ́n ti ń gbé lórí ọ̀rọ̀ ìpínlẹ̀ ọ̀sùn ó ní ara rẹ̀ ó ní pé wọ́n mọ̀ wọ́n sọ ìjọba àbílẹ̀ ní ìpínlẹ̀ ọ̀sùn di ahẹ́rẹ́pẹ̀ ó ní bákan náà ló jẹ́ pé ojoojúmọ́ ni wọ́n halẹ̀ mọ́ àwọn tí wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú Accord tí wọ́n sì ń fi ọwọ́ ṣìkún òfin gbé wọn gómìnà yìí ó fi ẹ̀sùn kan gómìnà ìpínlẹ̀ ọ̀sùn tẹ́lẹ̀ ẹ̀yùn gbóyèga Oyetola pé òun ní ń pàṣẹ pé káwọn èèyàn máa kọlu àwọn èèyàn òun nínú ẹgbẹ́ òṣèlú Accord kí wọ́n máa fi ọwọ́ ṣìkún òfin gbé wọn àti pé kí wọ́n rí o wípé wọ́n ń fi ojú gbogbo wọn wọ́n ń fi gbolẹ̀ ìròyìn yẹn gùn èmi kàn ra mú kékeré nínú ọ̀rọ̀ ọ̀hún tẹ̀ bá nífẹ̀ẹ́ sí ń bẹ̀ ní ojú ìwé kẹta Nigerian Tribune tọ́jáde láàárọ̀ yìí.
2: ó dáa bẹ́ẹ̀ ọ̀kan rèé tó ń bẹ níwájú tèmi tó ń ṣàfọ̀mọ́ ọ̀rọ̀ nímọ̀ pé wọn kì í fi ní joyè àwòdì ká pé a lè dádìẹ gbé ibi tí ń pa ọ́ wà ibẹ̀ náà ni ngba ole in lo wa are lewa Nigeria Bola Tinubu lana ojoru ohun lo ti tewo gba awon ti won jigbe ti won je odun le mejo ni ibudu ototo ni ipinle Niger ati ipinle Kwara lasiko le ta mo ogun lewa Nigeria e ti won gbogun ti jinigbe ohun ati igbesumo mi ti won je ajasete ase italakan sepo ni won se are lewa Nigeria lo ti wa dari awon lajo lajo eleto abo wipe ki won tubo je ki mose mose won ko da mose si o papa julo ki oro ijinigbe ko le jerodo ko lo re mumi ni lewa Nigeria awon eyan ti won jigbe ti won ti wa do la pada bayi lo je pe ibudu ototo won ti gba won le won do la awon eyan ti won je metaleni ogojo 163 iyen ni ijoba ibile kayama ile to je pe agbegbe wuro o ni awon ajinigbe ti gbe won ni ipinle Kwara ewe won pe won gba edande awon mi na tan je 145 le ti awon ajinigbe tun jigbe ni ipinle Niger iroyin o tan be o won pe awon ti won jigbe yi ti won be ni igbekun awon ajinigbe o na ni won do la won ninu ogbo oba ti Kanji ile ti o wa ni joba abile Busa tutun ni ipinle Niger latari bi awon ogun le wa Nigeria bi won se powopo ti won se pa imopo ile ti won da iyojo oju kan to si wa osusu ti won fo gbogbo nu gbo won to igbetala won do la awon eyan ko lakata won awon ogun le wa Nigeria ti won kura won jopo ti won sise ohun ohun latiri ile ise omo ogun le wa Nigeria eka DSS ile ise olopa iroyin opinbe won pe koda awon to je bi ode ibile na won sa ran won lowo ile ti won pe ise ti won se yi ohun lo je idola ile to fe gaga ngbaju lo to je pe ojo kan na won si dola awon eyan repete ku lagata awon to je agbebon be oni are wa pe e te se yi okuoku oni banru e ma ji otuku leyin mo kiru e wa mo sele mo lawujo wa o
0: ninu iwe royin the punch ajo ti ongbogun ti iwa ibaje nidi eto oro aje ohun eto enawo lorilede Nigeria EFCC oni o mo ti se alaye idi to fi pe kobo kan ogbodo tun jade latinu apo asun ijoba ipinle Osun eleyi ti won ni ni ile ifowopamọ First Bank gẹgẹ bi ile ise ajo amunimoda ohun bo se so o pe ile apo asun yi o ni awon gbese le nitori pe awon fura be ni esun pe ijoba ipinle ohun won nawo ipasipayo si owo kan eleyi to je billion mokanla naira 11 billion to je owo amojuto oro ayika to nti owo iranwo enu mi ago ati awon owo kan ele to je ti epinwo latodo ile ise ajo ti mo pe owo laarin awon eka ijoba ni orilede Nigeria ta mo si FAC oro yi lo jade o latenu eni to je agbenuso fun ile ise ajo EFCC dele oye wale ninu atejade kan to fi lede lati tete je ki ero awon eyan o yato si nti won ro ni kete ti ijoba ipinle Osun ti pariwo wi pe won gbese le apo asun won won gege bi oro se jade latenu gomina Ademola Adeleke ni gbagbe wi pe ohun ti Demola ti gomina Ademola Adeleke ti o so ni pe o fi oju life yi wo igbese ti ajo EFCC to gbe ohun pelu boye se apejuwe re wi pe nise ni ajo na lo lo re te ilana to to lo lo re te loju tori pe ko gbe oro ohun gba ogun to ona igbese ona alumo koroyin o ni won gba lati gberu igbese be to si se atenume wi pe ajo yi ko gba ase ile ejo ko to di wi pe o pase fun ile ifowopamọ First Bank wi pe kobo gbodo jade ninu apo asun won ti ijoba ipinle Osun tin be ni akata re o wa so o so se ni alaye o pe eni to je commissioner fun eto idajo to tun je agbejoro agba fun ijoba ipinle Osun o ni awon ti pase fun pe ko lo re gbe na woju ajo EFCC niwaju ile ejo ijoba ile ejo giga ti ijoba apapo ele ti nbe nilu osogbo eyun federal high court ti owa ni olulu ipinle osun ninu atejade ele ti ajo efcc wa fi lede ohun ni oye wale lo ti tesiwaju ninu oro ti e wi pe ijoba ipinle osun ati aposun apoasun won re o la won ti bere si se ise iwadi le lori lati inu osu keta odun ta wa yi oni latori oro yi na awon ti tori e awon ti kesi eni to je olusiro owo agba ni ipinle osun ati awon ikan osise oba kan ti yan sipo ni ipinle osun ta won si ti fi oro wa won lenu wo le lori lati inu osu keta titi di asiko yi lori oro ohun oni ase ta won wa pa pe banki ohun o gbodo fi kobo sita fun ijoba ipinle osun oni ki se pe awon dede gbe jade be oni n ti awon se ta won fi gbe igbesi ohun oni pe awon ti ri awon kefin wi pe won fi awon owo tulutulu kan won fi sowo si awon apo asun to gba ifurasi ni ipinle osun bere lati ojo keji osu kejo odun ta wa ninu re yi gege bi ajo efcc se so oni awon owo nla nla to je owo ilu yi oni won lo reju si awon apo asun won ile ise aladani kokan lawon apa abi kan oni idinu ta won fi ya tete gbese le pe eleyo gbodo ma lo be gbogbo owo ilu oni won ba na o ni ipinle osun tori pe awon bi ti won fi owo sowo si ohun ko si idikan to fi ye ki ijoba ko ma fi owo sowo si be won ni igbese ta won gbe ko ni nkan kan se o pelu eto edibo gomina ipinle osun ti o waye ni ojo 15 osu kejo gege bi alaye ele ti oye wale to se ninu atejade re o pe ajo efcc lo si je pe igbese to gbe ko tayo agbara ti o fin fun lati dena iwa ibaje lorilede Nigeria
2: o da be eje kemi na o tun mele ko yin papapa iroyin na lo njade lati akata ijoba apapo lewa Nigeria federal government ijoba apapo lewa Nigeria ti pase pipapapa oni ki won se amuse awon eto kan lati dola ati dabobo awon osise leka eto lera ni tibuturo lewa Nigeria won pe fun di eleyi awon ile iwosan to je ti ijoba apapo iyen federal tertiary institution health institution ona won ti pase o bi pe ki won je ki eto abo ki o mu yan yan lodo won ki won si dena ki la lori ija ajako akata mo waye nbe papa julo ki ayo wa fun awon yan lati mo wole jade be ni ki akiyesi pataki an to pinpin ko mo wa lawon awon ile iwosan bakan na ni kan ma se idanimo fun awon to ba je alejo to wole be be ni won pe ki awon ile tuabo ko mo wa ni awon ebudo pataki pataki won ni papa julo eka kan tu ye pe eka pajawuri ni ta mo si emergency unit pe ki awon ile tuabo mo duro be ati awon bi to ba se pataki ni eka eto lera won ni eleyi lo jade latari bi igbimo ile ise tori si eto ilera lewa Nigeria bi won se jabo wi pe ile ise yi oni won pe idiya je awon to je eleto lera ti npapoju latodo awon alaabo ni Nigeria security personnel won pe igbimo yi oni won gbe kale lojo kokadini ogun osu karun 2026 latari isele yi to sele to je ikolu kogba to waye laarin awon ise eleto abo ni Huyo Teaching Hospital ati ajo EFCC ni bi ti won pe won danbaru ise awon dokita atawon nurse ni ile iwosan atejade eti akowi agba fun ile ise eto lera nile wa Nigeria ati igbagbadun ohun lawujo to fi ita yen daju kachulum ina lo woye wi pe maje atara wa je nti nbe nle yi ko si edi ayede kankan ko si ibinu kankan tabi nkan mi ele eto le wi pe ki e lo re danbaru awon tin se lenu se papa julo ki e mo binu tako awon to je eleto lera tabi mo lowo lasiko to ba nse won ni eleyi ko je itewogba lawojo wa o nko gba awon ton lowo inu ru wa be o na ni won gba mu tanu ka wopoyin won si rojo won ojo lamba ni waju ofin iroyin ti won jade be ni kacholum in lo tin fidi oro mule npe se ri bawo eleto lera se nsise ti won pe ah o ya ji won se tan na bo se ton ni tori pe emi omo niyan ni won ba di ni ni won se le lori o pe igbimo tan wa gbe kale yi in lo se agbeyewo awon abo to jade lati ile ise awon ile ise itolera to je ti ijoba apapo in federal tertiary health institution be ni won kan si awon akose mose lolokun ojokan awon to je eleto abo awon ile ti won boju to awon ile ise to je ti itolera awon to je ti ijoba apapo awon to je aja fun eto omo niyan won wa woye o igba ti gbimo mo gboro kale ibi ki se uyo nikan ni ro ti sele o ti n sele seyin won pe ngba won wa se iwadi won ri pe ru sele be to je bi 18 incidents on lo ti sele nibi to ti di aje awon to je ile tolera won deru ba won won se kenebu se bo se se soju won lo elomi bi asu ofia bibi bara ile ti oye ko wa ri be ani awon abo ti won ri gba pada re lati awon gbogan itolera ijoba apapo giga ti nbe Nigeria federal tertiary institution be ni won pe laarin osu meji la pere onise iwadi gbe gbogbo oyun jade o eleyi to fi yan pe se lawon asiko yi awon tin gba itoju lowo awon ibatan won awon iyawojo pe gbogbo won na lo je pe won saki jokijo ni bi omoju won pe elomi lo je ko fara gbogbe elomi lo je pe imosi lara re lokan re o lele mo be ni won pe elomi nti e pe nse na ni o ti etun wa sakoba fun etolera ile ti ngba itojule lowo ile ti ijoba apapo le wa Nigeria ti wa pe ki won gbe igbese kan mo nke lati ri pe abo to peye o wa fun gbogbo awon oyise ile to olera nti bi toro Nigeria
3: mo ti bere fun o le salai mo panile rin lakoko apejopo itakoro sori la molebi ni o ti eda o ti gbogbo won ni fe si ni mo nse o lo ni ami idanimo mi ti se Maggi native jollof rice itowo ekan lasan ara e kan ko si leyin e
4: Maggi star ta se latara e wa soya alubosa adu chili ati konofuru
3: onje ale ti dele e ma bo jeje tabi ke ma wa rara
4: Maggi star yo so gbogbo nje

0: The Oyo State Government, under the leadership of Governor Seyi Makinde, has inaugurated a Judicial Commission of Inquiry into the abduction of students and teachers in SCLA and Yawota communities of Orire Local Government Area. The commission is part of the governor's commitment to thoroughly investigate the incident, establish the facts, and make recommendations that will help prevent a recurrence. Members of the public, especially victims, witnesses, and anyone with relevant information are invited to submit memoranda to assist the commission in carrying out its assignments. The memoranda should be addressed to the Secretary, Judicial Commission of Inquiry into the Abduction of Students and Teachers in SCLA and Yawota Communities of Orire Local Government Area of Oyo State. Submissions can also be made physically at the Conference Room, Office of the Head of Service, Secretariat, Agodi Ibadan, or via mail at oysjceorireabduction@gmail.com. Be rest assured that all details will be treated with utmost confidentiality. All memoranda must be submitted on or before Friday, August 14th, 2026. Announcer, Barrister Mrs. Olamide Sandra Tella, Secretary, Judicial Commission of Inquiry.
1: لبيك اللهم لبيك
2: Ali Imam Traveling Tours ń dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń bọ́gbà ní ìrìnàjò hajj àti umura. Àmọ́ rírì yín o, ilé-iṣẹ́ ń fi ìgbàgbọ́ sanwó Mẹ́kà sanwó umura sí ilé-iṣẹ́ wa. Tọ́nà ò sì jẹ́ kí wàá náà jàǹbá yín fúgbà kankan rí. Ẹ ṣé o, àlọ́ tó lọ ni ó máa jẹ́ o. Àwọn ìfi àsìkò yìí kéde bí ìjọba Saudi Arabia ti fi gbèdéke sí ọ̀rọ̀ hajj àti umura àtọ́dún yìí. Ó máa jẹ́ 26 September 2026. Owó dẹ́ ọ̀nà ní Mẹ́kà. A fún yín nínú 8 million naira yín. Tara sàsàkà sí wa lórí ìtàkùn àgbáyé www.manlandtravel.com. Telephone 08075752230 tàbí 07026862751. A wà ní number 1 Rando Plaza, Iriakari Estate, Olúyọ̀lé Extension, along Akala Expressway, Ibadan. Number 31 New Court Road, Old Gbagi, Ibadan. 5850 Indianapolis, USA. Number 1 YBA Complex, Sabo, Ibadan. The Gas Shopping Complex, Ìyànàgọ́, Ìdíròkó, Bọ́dà, Ogun State. Millions Multi Purpose Plaza, Michael Colioso Expressway, Ajegunle.
3: Ẹyin ti pápá àpá mi náà ti gbogbo ilẹ̀ mọ̀ pé Zuri ló ṣe kíni. Zuri ló lọ kọṣọkọ yọ̀kọ̀tọ̀ gẹ́gẹ́ bí gbogbo yín ṣe mọ̀ wípé iná dídá ò rọrùn látòrí gígé àlùbọ́sà, lílọ edé. Lẹ́yìn náà ìbànújẹ́ pé ṣé oúnjẹ náà yóò dára, ṣé oúnjẹ náà yóò dùn. Ṣùgbọ́n látìgbà tí mo ti ń lo ohun ìsebẹ̀ Zuri ni àkókò ibi ìdáná ti di àkókò ayẹyẹ fún mi. Pẹ̀lú díẹ̀ Zuri, oúnjẹ mi máa ń dùn, òórùn rẹ̀ sì máa ń dùn gan ni. Zuri ló lọkọ sẹ́, ṣọkọ yọ̀kọ̀tọ̀ ó ṣe kíni. Ó ṣọ́ọ̀kì! Zuri wà ní gbogbo ọjà àti ṣọ́ọ̀bù káàkiri Nàìjíríà ní irú ṣígì, jọ̀lọ́ọ̀fù, bífù àti classic. Zuri ló ṣe kíni. Zuri ló lọkọ. Ó ṣe ìjáì!
4: Make your cooking fun.
5: Ìpàdé ìpàgọ́ àdúrà alágbára tó ń wọ lọ́wọ́ àpèrú rẹ̀ tó ti ń láyé àwọn ènìyàn rẹ̀ kọjá. Pẹ̀lú àkòrí oore ọ̀fẹ́ ìbẹ̀rẹ̀ ọ̀sùn Grace for a New Beginning fún ọdún 2026. Ọgbọ̀njọ́ oṣù kẹjọ sọ́jọ́ kẹfà oṣù kẹsàn-án ọdún 2026. Láwùjọ máa kórajọ papọ̀ láti ké pe Olúwa aago méje òwúrọ̀ sí mẹ́sàn-án àti mẹ́rin àbọ̀ ìrọ̀lẹ́ lójoojúmọ́. Làdúrà àgbà ìyanu tó bá dọjọ́ kẹrin oṣù kẹsàn-án September 4. Làdúrà àgbà yípo tó ń torí ìyìn yóò máa bẹ̀rẹ̀ láti aago mẹ́fà òwúrọ̀ sí méje àṣálẹ́. Bó bá ti dá aago kan sókè gé iye lọ́jọ́ kẹfà oṣù kẹsàn-án fi ṣọjọ́ ọ̀sìn ni gbogbo ọkàn láàyè yóò máa jùmọ̀ gbọ́ orí ọ̀fẹ́ àjẹjẹ tán. Orí ilẹ̀ ìpàgọ́ àdúrà àpèrè ó wà ní Akoto Estate lójú ọ̀nà Ẹlẹ́bu Olúyọ̀lé Extension Ìbàdàn pẹ̀lú ìránṣẹ́ Ọlọ́run àlàyé Reverend Samson àti Mama Reverend Mrs. Juliana Akiride lólùgbàlejò àgbà àtàwọn ìránṣẹ́ Ọlọ́run àlàyé míì bíi Reverend Godwin Idogo, Reverend Abiodun Obe, Bishop Samuel Alawode, Reverend Joseph Otegbade àtolórin ẹ̀mí Èyítayọ̀ Òjó. Wá pàdé Olúwa Ọlọ́run àpèrè Karayoba gbogbo ọ̀pẹ.
6: Ẹyin ìlúmọ̀yẹ o, gbogbo bódìjà tó ń ti ìbàdàn lápapọ̀ a kú oríire o. Nítorí pé mùdùmùdù ìjọba àwara wa ń kán sí wa lẹ́nu nípínlẹ̀ Ọ̀yọ́, alága ìjọba ìbílẹ̀ àríwá Ìbàdàn ọ̀nàrẹ́bù Olúwa Ṣẹ́yìn Olúfádé wa ń fi tìfẹ́tìfẹ́ ké sí gbogbo ọmọ àti olùgbé ìpínlẹ̀ Ọ̀yọ́ ti ibi ayẹyẹ sísísun lójú àwọn iṣẹ́ àkànṣe gbòógì lọ́jọ́bọ̀ Thursday ọjọ́ kẹfà oṣù kẹjọ bẹ̀rẹ̀ láago mọ́kànlá òwúrọ̀ lọ́jà bódìjà International Market. Ara àwọn iṣẹ́ àkànṣe tí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Engineer Ṣèyí Mákindé ó máa ṣiṣẹ́ lójú ẹ̀ ni ọ̀nà titun oní kìlómítà méjì tó ń yọ̀ kùlùrù ibùdó ògbọ́kọ̀pamọ́sí ti ìgbàlódé àwọn yàrá àti
7: ìsàjà àgbàlódé àti iléeṣẹ́ panápaná nínú ọjà Abódìjà. Òwú bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ìjọba ti ń bẹ lóde nípínlẹ̀ Ọ̀yọ́. Lára àwọn àlejò pàtàkì ọjọ́ náà ni ọmọ oyè fún ipò gómìnà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ láti inú ẹgbẹ́ òṣèlú APM, Ọ̀nàrẹ́bù Abímbọ́lá Adékànbí àti igbákejì rẹ̀ onímọ̀ ẹ̀rọ Ọpú Sàláwù, Ọ̀nàrẹ́bù Adédèjì Kùláì Stanley Ọlájídé Odidiomu.
8: Olùdíje fún ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà ní Gúsù Ọ̀yọ́ lábẹ́ àsíá APM.
7: Àwọn orí adé ọrùn lẹ̀kẹ̀, adarí òṣèlú, àwọn olórí ẹ̀sìn, àwọn adarí ọlọ́jà àti gbogbo aráàlú pátápátá, ìwọ náà wà kájọ kópa nínú àkọsílẹ̀ rere yìí.

0: wa ninu bi won se ji awon omo gbe ekeji won ni kan se se wadi lori bi iji ni gbe ti aje awon eyan yi gbe bo se rorun won lati ji bo se possible lati ri won ji gbe be kan wa wo pe kini awon imoran ti won le fun ijoba ti run to ti sele yi kon ba pada to sele ni ojo waju won ti gbẹgbimọ yi kale ṣugbọn ẹja jọ wo ijọba nkan sele ijọba gbẹgbimọ kale ṣugbọn lo la mọ ri ai sabo rabo tẹmba ni recommendations a ni gbọn kankan ai mo yi ta le so latọdọ ijọba apapọ wa te kadu gba awọn ẹka ijọba a ni gbọn kankan alagba sola abegunde oro lanina leyi kini ariwi si yin eyin wa te ngbo wa e lo si Facebook page wa lagelu fm 96.7 e lo ba mi fi atejise a jo se to taro yi ni kini oju che fi wo igbimo ti won gbe kale kini moran yin fo joba kisi ni te ri wi si in ta so laro yi alagba so la megunde oro le gbo yi
1: mo ke yin olotu
0: e se
1: e ku oro ilu se ri oro to ni se pelu oro judicial panel of inquiry oro to pe fun ken to le dasi eyan ni lati eyan ni lo lati nimo nipa awon kankan
0: okay
1: le koja ofin eyan ni lo lati nimo nipa ofin
0: okay
1: ke to wa pada sori be yen se ri an be bi mo kale abi bi mo kale loju woye temi o da nke gomina lo fe ma fun aye ni igbojidisun
0: lọ́nà wo ẹ sá wo
1: bí gbadamọ sí bá se ń lúlu ààbò sí àbùkí tí ó jó kì í ṣe dàda ń dídí bí kí ni ìṣe ṣẹlẹ̀ ọjọ́ kejì ni gómìnà ti ń sọ pé mọ ohun kí ni yìí ń ṣọkan mú o àwọn jáde
0: pé
1: bẹ́ẹ̀ ni pé àwọn jáde pé àwọn fẹ́ díje dìbò ààrẹ ní àná wọn jí àwọn ọmọ gbé lẹ́yìn gómìnà wa ń fọgbọ́n pòwe pé kìnìkan ké lánàá ọmọ kú lónìí ṣẹ́ni tán bá wá fi mọ bẹ́ẹ̀ bóyá èmi ò bá má ti ní irú èròǹgbà tí mo ní nípa ọ̀rọ̀ yìí ọjọ́ tí wọ́n tún tọ́lọ́run tún máa wá ṣe yọ̀ǹda àwọn tí ọlọ́run ní kó ṣẹ́kù ní àkàtà àwọn èèyàn wọ̀nyí gómìnà tún wà ní báùchí tàárí wọn lórí tẹlifíṣàn nítorí tó ń tẹnumọ́ náà ni pé irú nǹkan báyìí ò ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ ọ̀yọ́ rí ṣùgbọ́n kí ni àwọn
0: gómìnà òparọ̀ àrírú ẹ̀ rí
1: mò ń bọ̀ pé kí ni wá ní àwọn fi èròǹgbà àwọn hàn sí ọjọ́ kejì báyìí láàárọ̀ kùtùkùtù wọn lọ jẹ́ àwọn ọmọ gbé gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ ní kíní kan tá ń pè ní mínítì lábẹ́ section 3
0: má fọ ọkàn mọ́ mi
1: má fọ ọkàn mọ́
0: mi lábẹ́ òfin
1: yorùbá ní gbogbo wa tí èèyàn bá ń sọ̀rọ̀ bí gómìnà ti ń sọ̀rọ̀ ó túmọ̀ sí pé wọ́n mọ nǹkan kan táwa àyókù mọ̀ ó sì ṣeé ṣe torí gómìnà náà ń gba security briefing kí ló wáá dé tí gómìnà ò sọ tó kúkú mọ̀ ká wàá mọ̀ pé yẹn gan là ń wá kiri pẹ̀tọ́ èmi o nǹkan báyìí ni mo mọ̀ tàbí ni mo gbọ́ o tó fi sí ibi tàbí tó fi because tẹ bá rántí gómìnà ò dá lé bẹ́ẹ̀ o níta ìgbà tí wọ́n gba àwọn yẹn tán gómìnà bá wa ará ìpínlẹ̀ ọ̀yọ́ sọ̀rọ̀ wọ́n dẹ̀ sọ wípé àwọn ń pe àwọn àjọ àgbáyé
0: ìyọ̀nà ìjọ ẹ̀nà tó dá agencies
1: kọ́ wa bá kọ́ wa investigate kọ́ wa tọ́ ọ bọ̀
0: kó ṣèwádìí
1: bákòtò circumstances surrounding the abduction and the rescue operation.
0: ok pé bí a ṣe jí àwọn ọmọ ń gbé àti bí a ṣe gbà wọ́n sílẹ̀ kájọ àgbáyé
1: tí àwọn tó tún gbọ́ òyìnbó àti yorùbá jù mí tí wọ́n bá tún ọ̀rọ̀ yẹn wúwo ó túmọ̀ sí pé gómìnà ní ìfurasí kan kí ni wàá ní gómìnà furasí tó ń dẹrùbà gómìnà tí wọn lè sọ síta ìyẹn dúró bẹ ẹ wá jẹ ẹ mọ̀ pé mo sọ pé tẹ́yìn bá máa dá sọ́rọ̀ yìí ó ń láti níwọ̀n nípa òfin
0: bẹ́ẹ̀ni
1: kò pé bẹ́ẹ̀ kàwé tà rẹ gbẹ̀rí tó fi ò bá yí the word judicial gbogbo alamọ ohun tó túmọ̀ sí
0: ìdájọ́ ni
1: judiciary
0: which is justice then,
1: the word inquiry
0: gbogbo
1: alamọ ohun tó túmọ̀ sí kan wadi
0: igbimo ti o se wadi abi wadi
1: to asedajo to ti a wadi awon kan bayin kan bayin kan bayin kini o fi wa so nipa e gomina ipele o le da judicial panel of inquiry sile
0: o fi faye re le fun
1: o fi agbara yen wa ni lati inu ofin ti state aso assembly ile igbimo asofin ijoba bile ton ba se ijoba ipinle ton ba se ni gomina ti mu agbara yen wa are orilede o le se judicial panel of inquiry are ma gba agbara lati inu ofin ti
0: orilede igbimo asofin national assembly
1: ba se tan pe national assembly now ibere kan wa ibere yen ni pe judicial panel of inquiry ti ijoba ipinle ba da sile se won lagbara lori awon ajo ijoba apapo kan bi awon security outfit wa bi awon olopa ni o dss ni o army ni o
0: air force
1: ni o nia ni o gbogbo awon mo yi la de gbo pe won sise ni bo won se gba awon mo yen sile gbogbo awon won yi la ri pe awon kokan ni ipa lati ko ninu pe ki iru nkan bayi ko ma sele tori governor so pe bi kini se sele bo se rorun nu ara term of reference ton fun awon ebi o te ri term of reference kokan nita because ebi o gbo pe e ma nda judicial panel of inquiry any panel of inquiry terms of reference won lati wa nita ko clear but ati ri ninu into governor ka now the question will now be she awon panel yi she won ma ni agbara lati pe
0: awon olosise awon ise alabo
1: alabo
0: to wa ijoba apapo
1: exclusive list to fin Nigeria so pe exclusive list won le pe won
0: okay
1: leg kan ni judicial panel ye ko nagbara tori won ma operate quasi judicial kini la master won quasi judicial ni procedure procedure won bo fara pe bi ile ejo na bo ko je pe ko si standard rule rule of court
0: okay
1: ko apply se awon now ti ile ejo
0: ba give recommendation
1: ti ile ejo ba pe pe ke wa
0: okay
1: bi ti quasi judicial yen to ti ile ejo ba pe ke wa te ba wa ile ejo ni pa se pe kon gbe wa ti patipa
0: beni
1: now ti panel yi ba pe awon osise ijoba apapo awon national security
0: office
1: fun idikata bo mi ran tawon yin o ba wa
0: ti
1: won nagbara lati compare tori second the second part ni pe ti won eni ti won ba pe ti o ba wa won compare le
0: lati
1: compare appearance answer si ni pe rara because awon olopa ni o soja ni o air force ni opo won operate labe state law
0: okay
1: state law lo de establish lo de establish lo fun governor lagbara lati da panel yi sile now ka tun abira wa pe to ba wa ri be kini n to le fa ta won yen le ma fi le wa excuse me sir kini isele nse ko ma ti ipo osu kan to won gba awon people yi
0: beni
1: a de gbo pe won ni won ngba to won ti kini esele ton won owo ba won won mu awon bandit kan ba
0: beni ti won mu chen ti
1: won arrest awon kan
0: beni
1: won so pe gugu won lowo ba tabi o mi pe awon kan sa lo
0: beni
1: ton ba sa lo se awon osise alabo se awon ba fi won le kan kan sa lo ni abi won ma investigate bi won se le mu
0: won ma tun ise iwadi won se lo ni
1: ton ba wa se investigation lowo ti investigation ti close se awon pipo yin le wa waju panel kan kan ma wa soro nipa investigation to n lo lowo
0: e se won alagba sola bibule e ku atotonu eyin eyan te n gbo wa te n wu wa ni facebook e lo fi atejise e fi ranse e je ka jo da si oro yin ni aro yin comrade jide akinola oju o le fi wo clear wi sin
2: mo ki atokun mo de ki alagba sola bibunde e ku mu lataro mu yo ni ha seri bi point meji to ti wa leyan kan mi lati gba ti a ti n gbo oro pe gomina wa fe gbe igbimo oluwadi kale o ni alagba asola abegunde ti menu ba point mejeji yen afi bi eni pe mi ati won ti jo soro
0: okay
2: because kini essence wipe a gbe igbimo oluwadi kale awon ti iwadi yi awon to kan to ya wipe lati fi idi okodoro mule
0: bi eto yi
2: bi oruko eto yi ti igbimo oluwadi yo ni agbara lati pe won kini koko kini di okay mo gbo wi pe won ni ki awon araalu
0: ko ma mu chan ko ma ko
2: ti ba le so nipa bo se ji won ko ati bo se gba won ki won ma ko wa fun
0: ijoba mo tabi to le ran ibimo
2: yen lowo ki won ma ko wa fine won le ori ofe won de ni ase won ni agbara re sugbon awon ti oro kan papa ni abala wi pe bi won se rescue awon omo yi
0: won se gba
2: won se ri won gba igbimo oluwadi o ni ase lori won lati pe won
0: won le lase lori won ofin le mo tu won le lati lo si waju
2: no ara pe won le compel won wi pe you must come won lagbara e o da ngba ti won ba ti ni ori ofe ti won ni agba lati compel won ni dandan pe e gbudo fararan ni waju igbimo oluwadi iru iwadi wo ibo ni won ti nfe na ti fe ri iwadi na ti fe ri abajade iwadi won then won ti gba won kan lo si ile ejo ile ejo ti dajo wi pe kan lo si ewon gbere ni eyi ti inu mi dun si nigbati awon DSS awon SSS ti won appeal idajo yen
0: ben
2: wi pe awon eyan yi won o idajo gbere nkan lo to si won bi ki se idajo iku
0: bo se ye ko ri niyan
2: lo to si won because emi awon eyan ti ti owo won bo
0: beni
2: idajo ku fun won to je wi pe iyen wa nbe appeal yen si wa to lo lowo lowo de iwadi si ton lo lowo lowo nigba te ba wa ni ki wo wa so bi won se gba awon eyan yi ni ana yi ni won ton gba awon na ton rescue awon ti Kwara state ati Oda state ti won ti juko pamo lati bi osu bi mefa seyin ki ijoba apinle Kwara state kan wa ni da na o mo gbe igbimo oluwadi jade o bo ni awon agbofinro ni won se ri awon eyan yi ni won se ri won gba jade ejo bawo ni o se dun mo gbo leti se ri gomina wa Olorun o je kemi won ogun o Olorun won ti ru layo gbadura ki won o so layo sugbon won gbodo fi owo mu eru ori won daada ni kurita ti o nde lo yi se ri lati ji eyan kan gbe
0: okay
2: inu ise iwadi o fi won wi pe ki se se pe adejoko a plan lana
0: won ti ma hun gbo
2: ade security e loni in ti won o ti ma sise lori e for a very long time ni o le gba won losu mefa ki wo to se ise ti won se yen
0: ise ibi won
2: ise ibi yen okay se awon ti won ji aburo minister ana nipa ise ina ti won ji gbe ati omo re se ana ni won gbe oko lati won fe sise ibi yen o ni won gbe gbese won je ko yiwa wipe nu ise iwadi olopa fi sita wipe won ti n so arabirin ya atawon ome tipe tipe asiko ti o bode nle ibi ti o gba ibi ti n ko won lo iru mo bo ti n lo gbogbo e ni won ti n se iwadi lori re awa wi ta wi won ko awon omoleewe iye gomina wa nitori pe awon so lana pa awon fe dupo aare ina fi lo ja awon omo ko o ni bo se so wipe eru ori won won ti ru daadaa ki won gbiyanju ki won o so kale daadaa
0: amin alagbasola begunle
1: olotu
0: mo nbo eyin eyan te nbo wa le mo ti ri aro lati seyin be mo ri Usman Akurede okan lawon Ojebola Waid Ayodele be Dokas Adeto Ade Bukola Onafowope Oyebode Akande Olaoluwa Oludipe enki wa ni e fi atejise ti yin e fi ranse e n tele wa lori eto yi e je ka mo fuse ti yin na ita ina ori pelu eto ta nse ni aro yi be in gba yi ti awon yan pe wole boya ipaka bi meji oju o le a fi wo alagba gbegunle oju o gan le fi wo oro yi se to da ni abi ti o da
1: olotu se ri mo fe fi afikun kun oro won
0: okay
1: awon committee yen lagbara olohun a ba won wa se ti agbara won ka ton le se la se yori emi personally seri ti mo so le kun ti gbada mo se ba nlu abo si abuke ti ojo ki se dada ndidi e ma ja gbagbe pe ninu oro to wa le ngbo oro yi ide le ton de igba gomina so on to so n náà la gbọ́ pé honorable tó ń represent oríire
0: bẹ́ẹ̀
1: ó ti fi gbà kẹrìs alarm pé ẹ gbà wá o à ń rí àwọn nǹkan ìgbésẹ̀ bá ìgbésẹ̀ àwọn èèyàn ń jáde láti inú gbóyè o wọ́n ń ṣe bá ara ń fún wa o inú ilé-ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ ọ̀yọ́ ló ti rí sàlám yìí kí ni gómìnà ṣe èmi yìí ń fi question yẹn síwájú panel agbára wọn ká yẹn
0: nígbà yẹn lọ́hùn
1: agbára wọn ká àti pé honorable oríire kọ́ wa tún sọ agbára wọn dẹ̀ ká kí gómìnà náà wá ṣe dáadáa fún lù kí wọ́n ṣe ìdímúnítì wọn
0: kọ́ gbé wọ́n fọkànmọ́ nílẹ̀ kánà lọ síwájú dùn
1: wọn fífà ìgbà wọn kọ́ wa ṣàlàyé pé tó nígbà tó wí bẹ́ẹ̀ o ìgbésẹ̀ báyìí mo gbé fúnjọba àpapọ̀ wọn ọ̀dàmì lóhùn ẹlẹ́ẹ̀kejì láàrin pọ́n gbé àwọn ọmọ yẹn abẹnugan ilé-ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ ọ̀yọ́ adébọ̀ ogundoyin ó sọ ọ̀rọ̀ kan tí ò lójú tú dọ̀la ó ní àwọn agbésùnmọ̀ míì wọ́n ń béèrè igbá wọ́n ní kí wọ́n lọ sọ́wọ́ kan síbi orílẹ̀-èdè
0: ẹlẹ́gbẹ̀ẹ́
1: wa ń bí wọ́n sọ pé kí wọ́n káàfù gbìkan jáde fún wọn tí wọ́n ti máa
0: wùwà àwọn tú àwọn èèyàn àwọn tó wà lábólóńgó lọ́yọ̀ sílẹ̀
1: kan káàfù àtòbí kan fún wọn nípínlẹ̀ ọ̀yọ́ tí wọ́n ti ọ̀jẹ́ ti wọn ó sọ kíní lóríṣiríṣi nígbà tó sọ ọ̀pọ̀lọpọ̀ wa la wà worried pé irú classified information báyìí báwo ló ṣe dọ́wọ́ abẹnugan ilé-ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ ọ̀yọ́ alákọ̀ọ́kọ́ ni tó bá tiẹ̀ wá dọ́wọ́ ẹ̀ ó ṣe wá di irú ọ̀rọ̀ tá a máa sọ ní tọrọ fọ́n kálé báyìí ṣé ẹ mọ̀ pé kò pẹ́ làwọn agbésùnmọ̀ mi ẹni wọ́n tún ṣe fídíò pé tó ń tí abẹnugan ilé-ìgbìmọ̀ aṣòfin sọ àwọn ò sọ bẹ́ẹ̀ o wọ́n sọ nípa túrú ẹnu arábìnrin tíjà yẹn agbára panel yẹn ká àti pé débọ̀ wáwájú wọn kọ́ wá ṣàlàyé ibi ó ti gbọ́ ohun tó gbọ́ yìí because irú ọ̀rọ̀ bí ò yẹ kó lọ lásán bẹ́ẹ̀ gbogbo orú ilé èmi ti ṣiṣẹ́ lé lórí àásọ tí wọn bá wá ṣiṣẹ́ lé lórí àápàdà báyà wà pariwo wọn balagbara wọn ká
0: ẹyin èèyàn tí a jọ ń ṣe ètò yìí tẹ̀ ń gbọ́ wa láti lé látìgbà tá a ti bẹ̀rẹ̀ ojú wo lẹ fi wò ó kí ni àríwísí yín lórí ọ̀rọ̀ tá a gbé kalẹ̀ ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ wọ́n gbé ìgbìmọ̀ ẹlẹ́ni mẹ́jọ dìde láti ṣe ìwádìí kí wọ́n sì fún ìjọba ní ìmọ̀ràn ojú wo lẹ fi wò ó ẹ̀yin tẹ̀ ń bọ̀ wá lé
1: olótú fún ìṣẹ́jú kan ẹbẹ̀rẹ̀ tẹ̀bẹ̀rẹ̀ lọ́bí gan ni pé ojú wo mo fi ṣó dà bí ò dà ṣẹ́rí tó bá jẹ́ pé ìgbìmọ̀ ẹ̀ máa nágbára láti pe gbogbo àwọn tó tọ́
0: tọrọ tọ sílẹ̀
1: ni kọ́ wádìí òótọ́ ohun tó rú gómìnà lójú kọ́ wádìí wọ́n ṣe kọ́ dẹ̀ mú logical conclusion wa kò sí ohun tó burú ńbẹ ẹlẹ́ẹ̀kejì ìsìn ìgbà tí wọn bá lágbára yẹn tí wọn ṣe tí wọn kàn wá nkankan ṣe tí wọn sọ míì tẹ ṣe mọ pé owó ni ìgbìmọ̀ yẹn ná
0: bẹ́ẹ̀ni
1: láti máa fi jókòó ọlọ́run ló mọ iye tó wú yẹn náà jẹ kí ni wá ní èrè ìpínlẹ̀ ọ̀yọ́.
0: Mega child jẹ ká gba ìpè ẹ̀lò ẹ̀kọ́ ojúmọ́ o ẹ̀lò ẹ̀kọ́ ojúmọ́ ẹ̀ káàárọ̀ o
3: ẹ̀kọ́ ojúmọ́ ẹ̀kọ́ ètò
0: o dá ojú òpó yẹn síbá kan lágẹ̀lú fm 6.7 la wà lórí ètò ìkọ́dọ̀ ọ̀rọ̀ ẹ̀lò ẹ̀lò ẹ̀kọ́ ojúmọ́ o ẹ̀ káàárọ̀ o ó dá ojú òpó yìí mega child ẹ̀lò ẹ̀lò ẹ̀káàárọ̀ o
3: ẹ̀ máa kó ètò
0: ètò ni o
3: èmi yà ti tilé ọmọ mi yìí ní látọlọpọ àpàdà nìbàdàn mi.
0: ẹ ṣeun.
3: mo kí gbogbo àwọn ayẹyẹ mi pa.
0: ok
3: mo kí wọn wọn ṣe gan adúpẹ́. sẹ́rí òótọ́ ọ̀rọ̀ ni wọ́n sọ. ṣùgbọ́n mo fẹ́ ká sì di kan wò ó sà.
0: ok
3: ẹ jẹ́ ká sì di kan wò ó sà.
0: ok sà.
3: Fáyọ̀ṣe sọ ọ̀rọ̀ kan bọ́ mẹ́nu lé àwọn ọ̀rọ̀ yẹn. Fáyọ̀ṣe sọ pé gómìnà ṣèyí àbí ṣèyí mákindé tó wà bẹ́ẹ̀ ó mọ̀ pa bí wọ́n ṣe kó àwọn ọmọ yẹn wíkẹ́ dẹ̀ báàkì ẹ̀ họ náà èmi ò wá rí nǹkan tó burú níbẹ̀ pé kọ́jẹ́ kọ́ ṣe ìwádìí báwo ni kinní yẹn ṣe jẹ́ tí wọ́n bá fi ẹ̀sùn kàn mí pé mo ṣe nǹkan báyìí mo dẹ̀ ní agbára láti gbé àwọn ìgbésẹ̀ kan
0: tó
3: yẹ kí n lè gbé o kádẹ̀mí òkodoro bí wọ́n ti ẹ̀ lè pe àwọn èèyàn wọ̀nyí a ṣàmọ̀ wípé nǹkan báyìí bó ṣe rí báyìí bó ṣe rí báyìí báyìí ni báyìí yóò ṣe lọ gbogbo wa á clear sí gbogbo wa pé lọ́sí tá a sọ sódò wọ́n fi ẹ̀sùn kan ṣèyí mákindé pé ó mọ̀ pa bó ṣe kó àwọn ọmọ ṣùgbọ́n kò mọ̀ ń pa ẹ̀ ṣe ẹ̀ dúpẹ́ o
0: ẹ̀ ṣeun ẹ̀ ṣe àdúpẹ́ ẹ̀ ṣeun ẹ̀ ló ta ló tún wà ní ojú òpó ẹ̀ kú ojúmọ́ o ẹ̀ káàárọ̀ ẹ̀ kú ẹgbẹ̀rẹ̀ rédíò yẹn ẹ̀ káàárọ̀ o. Hello.
3: Láti Abiodun ló ń sọ láti Láti Abiodun láti Mọ̀dúnà Adébóyìn.
0: Ẹ ṣeun.
3: Òkúdu ọ̀rọ̀.
0: Yẹn sọ.
3: Ìjú òní dàrú.
0: Àmì.
3: Ní ìwòye tèmi.
0: Ẹ ṣe.
3: Gbogbo ìgbìmọ̀ tó dà sí ẹni pé ó wà láàrin ìjọba àpapọ̀.
0: Ok.
3: Ìjọba àpapọ̀ ọ̀gbẹ.
0: Lójú tá yìí fi wò.
3: Olóhùn fa irú nǹkan bá ń lójú
0: tó yẹ.
3: Ok. Ìfì bá ṣe bẹ́ẹ̀, gómìnà wa nípínlẹ̀ Ọ̀yọ́ yìí máa sọ fún abẹ́sìn wájú. Abẹ́sìn wájú. Lóko Jésù. Nàìjíríà ni bàjẹ́ ọ̀rọ̀
0: tó ti bá. Ẹ ṣeun. Ẹ já ṣe òṣèlú díẹ̀. Ká lọ sí abala òṣèlú. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́. Wọ́n sọ ọ̀rọ̀ kan ní ọ̀sẹ̀ tó kọjá yìí. Mọ̀ pé ọmọ ẹgbẹ́ òṣèlú APC lẹ́yìn.
1: Lágbára Ọlọ́run.
0: Àwọn Yorùbá sì mọ́ bọ́ wọn ní téèyàn bá tó ọmọ aláàpẹ̀rẹ̀ téèyàn bá tó bàbá ọmọ sí ìyín pálákà. Wọ́n ní ẹgbẹ́ yìí gangan pẹ̀lú pé ààrẹ Bọ́lá Tinubu ẹ láre. Àwọn ẹgbẹ́ kan bẹ tí wọn ò láre. Ṣùgbọ́n yìí ní ààrẹ Bọ́lá Tinubu. Gómìnà ní ẹgbẹ́ yìí ti ń dọ́gbọ́n rán àwọn àgbààgbà. Inú ẹgbẹ́ yìí sí àwọn pé káwọn step down fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu.
1: Olóòtú ẹgbọ́n wa kan tó kọ́kọ́ pè yẹn jẹ́ kí n ṣe clarification kan. Ṣé rí téèyàn bá wà nípò agbára bí ipò gómìnà ipò ààrẹ kì í ṣe gbogbo ohun tó bá ń sọ síyẹn lèyẹn máa fi emotion wípé wọ́n ń jà nínú ẹgbẹ́ wọn APC PDP tó ń jọ ń ṣe tẹ́lẹ̀ àti Fáyọ̀ṣe wọ́n wá ń sọ̀rọ̀ àlùfàṣà síra wọn ìyẹn òmíì pé kó wá jẹ́ resources state ni gómìnà máa fi clear.
0: Lọ́nà wo.
1: Àwọn ní Fáyọ̀ṣe fẹ̀sùn kàn wọ́n.
0: Bẹ́ẹ̀ni.
1: Ṣé wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní sọ ọkọ̀ àrọ̀ síra wọn àti nígbà tí Fáyọ̀ṣe sọ pé wọ́n gba 30 billion kí lè tó wọn kó 30 billion yẹn jáde tó bá jẹ́ pé nǹkan tí àwọn ń sọ yẹn ni kí wọ́n clear àti 30 billion náà kárí pé 30 billion ni mo ti dá padà sínú àpò ìjọba. Gbogbo ẹ̀sùn tí Fáyọ̀ṣe fi ń kàn wọ́n kọ́ ni wọ́n ṣe ohun tó tọ́ sí ó ṣe jẹ́ léyìn ni wọ́n á rí pé àwọn fẹ́ ṣe ohun tó tọ́ sí. Náà eléyìí tẹ sọ yẹn èmi náà gbọ́ gbólóhùn kì í ṣọ̀rọ̀.
0: Ọ̀rọ̀ tó tóbi tó bá wọn.
1: Kì í ṣe ìdí
0: tí ẹ̀ tí gómìnà Mákindé bá ti step down fún Bọ́lá
1: ọ̀rọ̀
0: yóò tún ṣe wọ̀sán fún yín.
1: Ìdí tí èéfín ṣọ̀rọ̀ ni pé ẹ̀yin àgbàlagbà máa ń pa òwe ilẹ̀ Yorùbá wípé ẹni tí ó bá purọ́ ọ̀run lẹ́lẹ́rìí ẹ̀ máa ń wà. Ta ló àwọn ọlọ́ba gómìnà sọ̀rọ̀ tí
0: gómìnà ọbẹ̀ ọ̀rọ̀ kí mì ní kwagba.
1: Gómìnà tó bá tó ní ààrẹ pé òun pé kó òun wá bá wa tó APC lọ́yọ̀ tọ́bọ́ sí rédíò tó sọ ṣọ́rọ̀ kan tó àdúrà ọbẹ̀ ní mi nkùn gómìnà ṣé eléyìí tí wàá fẹ́ lẹ́yìn ni ọ̀wá nílé kó mì nkùn gómìnà kan dápọ̀ àwọn tó ń bá sọ̀rọ̀ kì í ṣọ̀rọ̀ kì í tiẹ̀ ṣọ̀rọ̀ tó yẹ ká máa gbà tí n bá dé báyìí ní tí mo sọ pígbà tí mò ń bọ̀ gọ́vnà dá àwọn kan sọ́nà pé kí n má dé báyìí ṣọ̀rọ̀ wàá ní nígbà tí mi ò dákọ̀ àwọn ẹni tí.
0: Alẹ́gbàsọ́lá Abégúnlé ẹ kú òun látàárọ̀.
1: Olúwa ṣeun.
0: Bẹ́ẹ̀ mo kí Kọ́mdé Jídé Akínọlá ẹ kú òun.
2: Ẹ ṣe bọ̀.
0: Oníyan tẹ bá wa jẹ́ ọlọ́bẹ̀ tájọ bù ú gbogbo apáta ni mo kí òkodoro ọ̀rọ̀ tó ti wáyé lọ́sẹ̀ yìí lágbára Ọlọ́run ó tún bọ̀ lọ́sẹ̀ tí ń bọ̀ Megachild mo kí ẹ tó bá mi gbé òkè tó ń gbélẹ̀ lórúkọ olóòtú mi ṣìnà láyọ̀ èmi ọmọ yín ọ̀rẹ́ yín Ṣẹ́gun Salam mo ń kí yín inú ayọ̀ mo ti bá yín léni ibẹ̀ náà mo tún fi yín sí ní agbára Ọlọ́run ní ọjọ́ mẹ́jọ lórí ètò òkodoro àtúnjọ pàdé àtúnjọ láyéra wa àní kú àní sáré títí ọjọ́ mẹ́jọ tá a tún máa pàdé ire o.

0: káàárọ̀. Ẹ káàbọ̀.
1: Ọmọdé gbọ́ ni wá, wọ́n yọ ṣẹṣẹ, àgbàlagbà wù.
0: A ti dé o.
1: Wọ́n kò mọ́lẹ̀.
0: Òun ló ṣe tún ti bàgẹ̀bàgẹ̀bàgẹ̀, ó ti bà bàgẹ̀bàgẹ̀.
1: Bọ̀bọ̀ngbọ̀, wọ́n dá sí a.
0: Ẹ máa bá ni fi ọmọ létí gbọ̀n so.
1: Ijó nijó àwa oya, ẹbẹ̀rẹ̀ mọ́lẹ̀ yé, ẹ sí kẹ̀kẹ́ ijó. Mo fẹ́ kí ni ọ̀hún gbé sẹ́.
0: Dídé dídé ni tòkòtò. A ti dé nánu. Ká tún jọ jẹ̀gbádùn ara wa lónìí.

0: gbogbo ohun tẹ̀yàn bá ń dá wọlé yóò sì máa yọrí sí dáadáa.
1: Olùtayọ̀ Ọlọ́run ló dé.
0: Àwọn olóko ńlá ńlá ń bẹ ńlẹ̀ Ìbàdàn. Wọn kì í sì fi olúwọ́ ṣaṣíwájú ní gbogbo ìdílé ẹnì kọ̀ọ̀kan wọn.
1: Ọlọ́run ló dé sínú ẹbí mi.
0: Bẹ́ẹ̀ yẹn ọba múra dáadáa. Tí ò níwà dáadáa. Tí ò ṣe dáadáa. Tí ò lọ́rọ̀ dáadáa lẹ́nu. Tí kì í wọṣọ dáadáa. Tí kì í ṣe gbajúmọ̀ dáadáa. Wọn à lè fi ṣaṣíwájú ìdílé kankan láyé fún Àbàdàn nílẹ̀ Ìbàdàn. Bẹ́ẹ̀ bá ń gbọ́ pé yàn kan ń jẹ baálẹ̀ wọ́n ń jẹ baálẹ̀. Àlejò ò lè jẹ baálẹ̀ ń bàdàn. Ó nílé ó sì lóko. Ó lóko láàrin ìlú ó sì gbajúgbajà nílẹ̀ Ìbàdàn. O sì ní jẹ́ tí máa ń nìyàn la nínú àdúgbò. O ní jẹ́ tí máa ń nìyàn la ní agbègbè. Ọ jẹ́ lẹ́yìn ju àánú.

0: ṣe kọ̀ wọ́pọ̀ kí àná sọ̀rọ̀ kí jẹ́ tọ́ sọ̀rọ̀ kò ní ó tún sọ̀rọ̀ fẹ́ dà á tí ọba mọ̀ wá wò ó lè bàjẹ́ o. Ronú wo mo lo ti ṣubú. Ara obìnrin ló ti kàgbákò ní àbí ẹnu. Ẹlòmíì kàgbákò láti bí ẹnu. Ẹlòmíì kan àgbákò látara obìnrin.
1: Ọlá mi a tún sọ̀rọ̀.
0: Ẹlòmíì kó àgbákò níbi ìka ṣíṣe. Ọmọ sọ́mọ ni kejì ń kà aburíkọ gbódè ọ̀pá mẹ́ta rẹ̀ ibi tí di yẹ̀dí pẹ́ lọ́lọ́kọlù ọkọ láyé.
1: Ó sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́.
2: Ọlá mi a sọ̀rọ̀.
0: Ẹlòmíì kan wàhálà ti ẹ̀ ń bí ahun.
1: Ẹ̀mí ni ìjìnlẹ̀ o ṣeun.
0: Ẹ bá ti láhun jù náà kò dà Ọlọ́run kò nífẹ̀ẹ́ ahun rárá. Ẹlòmíì ó da láìní nípasẹ̀ ahun.
1: Mo ṣóre mi lábọ̀.
0: Ọlọ́run ni ọ máa lò. A fún olówókọ tọ́jú ọmọ làkejì ọ̀tọ́jú ẹ̀ pólú yàfúnyàfún rẹ̀ òun sì gbà á. Ọgbà ń ṣẹ́jú kan.
1: Bàbá mímọ́.
0: Àdánwò tí ó kó wàhálà bá wa tí ń ta ni ó fi tán lójijì olúwa mọ̀mọ̀jẹ́ adáwọlé.
1: Mo mọ pẹ́ wá.
0: Kábíyèsí Olódùmarè.
1: Àwọn kan lè tí wọ́n ò fi gbọ́ràn mi ò fi yọ̀ wọ́n.
0: Mo mú bà wẹ́rẹ́wẹ́rẹ́ nìyí.

0: Fẹ́ ti wà nbẹ̀.
1: Mímọ̀ ṣe.
2: Kì í ṣe mímọ̀ ṣe rárá.
1: Ibo bá ṣọ́ lánú rẹ̀.
2: Bí ó bá ṣọ́ lánú ọlọ́run ọba.
0: Ìyábọ̀ Adégoró Yèmórí ọ̀nbẹ̀ Odúore. Oníkẹ́mi Ọlágùn àmì àṣẹ Èdùmàrè. Tí ẹnu ò ní bàjẹ́.

0: láwọn ènìyàn ti fi gbàgbọ́ omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí àtàǹbá gidi gbà sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìnirere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáńlá ayé.
1: Ẹyin tẹ̀mí báwo ni o ṣẹ́ wa.
2: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
3: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
4: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá wọn mi lọ́wọ́
0: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Gbọ́n mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jèké fún ọ kúkú mọ́ nínú. Mìíràlẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ̀ọ́ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
5: 0807-112-4000.
0: Splash FM Media Academy, ṣíṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
6: Gàgàgà
7: Gánúsí.
6: Gbogbo ọ̀yà ní pẹ́rẹ́ lódù, ṣùgbọ́n ọjọ́ tí ọ̀yà tó jẹ́ odù ọ̀yà bá farahàn, a rí pẹ̀lú àpẹẹrẹ ní
7: Gánúsí Herbal Mixture.
6: Àgbà ògùn
7: amára sọjí
6: ta fògidì ewé àtegbò ṣe
7: yọ̀ lọ́tínú.
6: Gánúsí
7: faraba wo dẹ̀gbìnrin tó ń gùnfẹ̀ ní tẹ̀léńtẹ̀lé.
6: Gánúsí Herbal Mixture ni ó gbẹlura
7: bínú kú tínú kún gbòdògbòdò
6: ti san ara gbogbo fẹ́ ṣiṣẹ́ pé
7: torí kèríkì ara ń roni
6: láti jókòó dìde fúyà wá dàgíraṣẹ́
7: ọ̀n rẹ̀ sara díẹ̀ díẹ̀ nu
6: ya ṣàwárí egbògi Gánúsí Herbal Mixture.
7: Bó o sì fẹ́ da lábùkù lọ́dọ̀ olólùfẹ́ rẹ
6: bọ́ bá dẹrẹ alẹ́,
7: Gánúsí Herbal Mixture ni ó gbẹlura
6: ẹran rẹ ó sì lékan sí lórí òkèlè
7: gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ara fífọ̀ dànù
6: mára fúyẹ́.
7: Gánúsí Herbal Mixture
6: ńlágbádé fún o
7: kò bára ẹni ọgọ́ta ọdún
6: tó tún bú ọmọdé níyàwó
7: lára rẹ̀ tún ta kútúkútú
6: irúfẹ́ Gánúsí Herbal Mixture
7: ló gbẹlura.
6: Gánúsí Herbal Mixture
7: ó ti wà káàkiri ilé ìtajà ògùn
6: àti lágbéni
7: káríkárí
6: a sì ń wa alágbàtà jákèjádò ilẹ̀ Nàìjíríà.
7: Gánúsí Herbal Mixture
6: Fasikẹ́ni Nigeria Enterprises ló ṣe.
7: Ìdojúkọ NNPC filling station
6: lẹ́gbẹ̀ẹ́ bíríjì Ọlọ́runkẹ́mi
7: Lagos Ìbàdàn expressway Mbàdàn ló wà.
6: Telephone 08081689617
7: Gánúsí ló kára ó takẹ́bẹ́.
6: Gàgàgà
7: Gánúsí.
8: Ẹ̀tì yín mélòó gbogbo èèyàn pínlẹ̀ Ọ̀yọ́ Whitestone Souvenir ló rán mi sí yín lórí gbogbo èèyàn tó ti lùkan wọ̀lú Ìbàdàn. Tẹ́ nìkan rẹ ṣe tẹ̀sí nílò souvenir lóríṣiríṣi tó jẹ́ original pọ́nbélé tẹ́ lè lò nínú ilé tẹ́ lè fi ṣẹ̀bùn fáwọn onínáwó gbogbo lọ́jọ́ ayẹyẹ wọn bíi àríyá àgbéyàwó òkú àgbà ọjọ́ òbí ìsílẹ̀ àti fún àwọn ọmọdé. Ká sọ díẹ̀ kẹ́ lè mọ̀ pọ́ jàgídí yapa. High quality stone mix blender gara ti ń bẹ lórí stone mix blender wa o. Stone mix yam panda
9: àsọ̀sùdìyànlẹ̀ yọ sọ́ka.
8: Back to school items souvenir bags high quality stainless pot. Ti doctor recommend pé ká máa lò nílùú àsìkò yìí. Present iron àwọn ògbà lóde lóríṣiríṣi. Abọ́mọ̀fọ́ serving dish rechargeable fans gbogbo irinṣẹ́ tó wúlò fẹ́yìn kẹ́tìrà solar fan. Ohun èlò ní kitchen àti nínú ilé. Ó sì wòye ká bá yín set up kitchen yín. A tún lè bá yín ṣe. Tí gbogbo kọ́lọ̀ ó sì jọra ohun kulẹ̀lẹ̀. For the original souvenir gbéra ńlẹ̀ máa lọ sí Whitestone Souvenir Ìdí Àpẹ́ Odùdúwà building directly opposite NNPC filling station Ìdí Àpẹ́ Ìbàdàn. Bó rajà lọ́pọ̀ ó lè pè 08069134989 08069134989 Whitestone Souvenirs. Débí ọ̀rajà.

ẹ̀rántí ọba Adétúnjí. Ajé ògúngún ní sọ. Tó di páyé lajú. Ilé kaluku ní kọlu ọba sí. Èmi ẹ̀rọ̀kè réfín balẹ̀ òkè réfín. Àgbàlá rẹ̀ ju tọ́ba bòmí lọ. Mọ̀ ń bọ̀ odòláyé ńlá sẹ́ǹjẹ̀ ẹ̀dógún. Ẹ jẹ́ mú àmẹ́tẹ̀ẹ̀ta yìí agbóró ajé lẹ̀ ń gbọ́.

ọ̀tẹ̀ ń bẹ́ ńgbà náà tó pọ̀ ó ní ọ̀tẹ̀ ó lẹ́yìn tẹ́ ń kọrin nísìnyí kọ. ẹ̀yin tẹ́ ń kọrin nísìnyí orin ọ̀tẹ̀ ó lẹ́yìn kọ. orin ọ̀tẹ̀ pẹ̀lú wo ni tẹ́ ń gbà náà. ẹ̀ bá ṣáájú kan sára ń lẹ́gbọ́nú orin wọn bẹ́ẹ̀ bá forí kó òun tọ̀.

0: àwọn olórin mẹ́tẹ̀ẹ̀ta yẹn wọ́n ń gbósùbà fúnra wọn ni olórí onílù àti olórí olórin. mo ń wọ ọmọ tí ọwọ́ rẹ̀ ń lékè lórí text messages o. ẹ̀yin náà darapọ̀ dáadáa. ẹ wò mí bí ìran. ó lérè. ẹ já lọ sọ́dọ̀ àkàmú dáàdọ̀ epo àkà. dáàdọ̀ epo àkà dúó gedegbe. ọ̀làlérè onílù dúó láàyè tiẹ̀. wọ́n jọ ń sábà ara wọn lójúde agbo eléré ni. wọ́n jọ ń sábà ara wọn lójúde eré ni. tí lálẹ́rẹ̀ bá tọ̀ pábọ́ọ̀lù yóò jókòó báyìí ni kì í nàró lùlù. ẹ mọ̀ ibi yẹs kọ̀ọ̀gàn ń dára lórí awọ. ipò àkọ́ máa fọn. lálẹ́rẹ̀ náà máa fọn. ẹlẹ́sìn ńlá ń fọn. àtàtà lọ ń fọn. bàbá wa àmúdágbólo ajé ń fọn. oníyá àlù rẹ̀ náà ń fọn. dáadáa. nígbà kan àná rèé o. ẹ̀yin olówó ìbàdàn.
1: àwọn ti gbọ́ ìrìn àjẹ́ o.
0: sọ sẹ́rẹ́ fún ọ rí. sáwọn eléré mẹ́tẹ̀ẹ̀ta ìṣeré fún ọ rí mú kàn ń bẹ̀. bí wọn bá dẹ̀ sẹ́rẹ́ fún ọ rí. ṣé wọ́n sẹ́rẹ́ fún bàbá àti ẹ rí. bí wọn bá sẹ́rẹ́ fún bàbá rẹ rí.
1: ìbò tẹ̀lé péjẹ rí.
0: ṣé wọ́n sẹ́rẹ́ fún ọ̀rẹ́ bá bẹ rí. bí wọn bá sẹ́rẹ́ fún ọ̀rẹ́ bá bẹ rí. sọ lọ gbórí ìgànná wòran wọn rí. sọ lọ wọ̀sọ́sọ́ wòran àwọn mẹ́tẹ̀ẹ̀ta rí. níbo ni bó lẹsẹ̀ ń lo dáàlà ńgbà yẹn. ṣé bá a ṣe ń ṣe ńgbà táwọn ń lùlù ńgbà náà bẹ́ẹ̀ la ṣe ń ṣe pẹ̀lú orin tá à ń gbọ́ lọ́wọ́ yìí. nírú àsìkò tá a wà yìí. àwúrẹ́bẹ́ ó ti lọ. ààrẹ ni bí àkànmú mọ́. agbolo ajé lọ ààrẹ ni bí bàbá agbolo ajé mọ. tata lọ ti lọ o. ta ni ó lùlù bí a tata lọ mọ. ta lóhun ohun rẹ̀ ń já kánrankánran. bí ohun ẹlẹ́sìn ńlá. ta nílù rẹ̀ ń ṣe jìnkúndìn. bí ìlú ọ̀làlérè onílù epo àkà. màá ṣe ojú òpó lẹ̀ láìpẹ́ yìí. báwo lẹsẹ̀ lògbà pẹ̀lú àwọn eléré yìí. báwo lẹsẹ̀ lògbà pẹ̀lú wọn nígbà tí wọ́n wà láyé. báwo lẹsẹ̀ ń gbúrò wọn. báwo ni wọ́n ṣe ń náwó lójú agbó ńgbà náà. irú ijó wo ni wọ́n sì ń jó. bí ìyàwó ẹ̀ lómi bá ṣẹ̀yàn nu wọn lálé ẹ̀ dànù. wọ́n tún dá akọ rẹ̀ nínú àwòtán gan-an.

ìlú ńlọrin lọ. Njọ́ tá a bá ṣe ti barista. Ó dídí òun nìkan ni ó treat.

0: ma tu ojo opo le ilu nsoro orin soro ayan fe olabisi morowo re ni femi adegoke akin dun tan aje n tojo opo le so lo gba pelu awon olorin ri amuda agbolu aje nodun sekere dauda epo aka baba tawakali tu tata lo alamu ba ona se lo gbangba na so yato si todi oni e gbon soke nbe
1: hello ta
0: e man le ta lo nsoro pa pa pa
1: ato yo ni mo tin soro ati gun gba loruko mi lato yo
0: okay e jo lo gba ni
1: ni 1981 mo gbe ni wa si yawo ni ba ki ba dan mo mo pe ni mo gbe ile ogun mola ni mo po nígbà tí mo wá bí mọ tí yóò wọn láwọn bàbá fàyàwọ kan bẹ́ẹ̀ ń gbà náà pẹ̀lú ọba amọ̀dúṣẹ́ lọ́wọ́ rẹ o a fi òkú àkà tí lè mọ ni bọ́wọ́ nàìjíríà lè rí bẹ́ẹ̀ mọ̀
0: àdúgbò wo
1: nímọ̀pọ̀ ní òkú mọ́lá
0: ẹjọ́ ipò àkà tí lè fi mọ́
1: sílẹ̀ tí mọ́ ni fọ́gbọ́n mi
0: bẹ́ẹ̀ sásun wèrè kan nísìn nímọ̀pọ̀ lálẹ́ mọ́jú ọgọ́ lẹ́yìn ọrùn
1: nígbà náà ni àwọn wáyé oríṣiríṣi kọ́ńkọ́ọ̀dù kankan nígbà náà àwọn fàyàwọ́ gangan là ń bá gbélé
0: olódùmarè
1: ètò àkà apé rẹ̀ tí ilẹ̀ fi mọ́ ni ọlọ́run tọ́lọ ayé tọ́lọ́run kọ́ba wa dá nàìjíríà padà sí bó ṣe rọrùn
0: irú aṣọ olè ń wọ̀ ńgbà náà fàyàlẹ̀ fi kíní lẹ̀
1: lẹ́ẹ̀sì tírìkọlọ̀ ni mo wọ̀
0: kàṣà
1: láyé tírìkọlọ̀ jẹ́ mẹ́ta tírìkọlọ̀ lẹ́ẹ̀sì tírìkọlọ̀ ni àti dry lake
0: bẹ́ẹ̀ lu wọ tírìkọlọ̀ kan nísìnyí wọ́n rò wá jáńgbó ni.
1: ẹ̀wà gbọ́ ebi ebe ẹ̀rí gbogbo ọ̀rọ̀ tí wọ́n ń tà 150 tí wọ́n ń tà 100-120 ẹ̀wà sọ ọ̀rọ̀ tí wọ́n ń tà ní ìsìn tí wọ́n kàn ń ṣòwò lókùn
0: fún wọn láwọn òfokùn mú yan ẹni ọba wù ní ọ̀rà
1: wà lẹ́ẹ̀ ni ọba tọ́lọ́rùn ni.
0: ẹ ṣe mo dúpẹ́.

0: Ashemodupe. 091-2370-8675. 091-2370-8675.
1: Hello,
0: that's all that's okay.
1: All
0: right, Mumba doing.
1: Àwọn bàbá ìyàwó wà kéékèèké nígbà champion torí ayé nìbàdàn la gbé ìjọba àwọn bàbá wá bí wọn sí bàbá àtàtà àtàtà lọ́yẹ o ti ẹ̀mọ́ wá yé dáadáa ẹbẹ̀ lájẹ́ ààrẹ lórí agbájé ni mo tún mọ̀ báyìí máa ṣe fàájì gidi.
0: Ṣé ẹ bá ń ṣe fàájì ni àbá bàbá yín lọ́ bá wọn ṣe fàájì?
1: Àwọn bàbá wa ni o.
0: Bọ́ọ̀ni ẹ ṣe ń náwó.
1: Àbábàdàn làwọn bàbá bí a ti wọ́n ṣòwò lójú agbájé.
0: Bọ́ọ̀ni ẹ ṣe ń náwó wọ́n gbà náà.
1: Bàbá ipa àkàyẹ mo ti rẹ̀ ní ìnáwó wọ́n títì tuntun jọ kan. Mẹ̀kà rí wọn. Ọlọ́run forí jùmọ̀. Ọlọ́run jọjọ́ jùmọ̀. Ìwà aláìláwọ̀
0: 091-2370-8675. Hello, Baba.
2: I'm
0: a Carol.
2: I want to know.
0: Baba,
2: I want Baba to.

0: olóyè Rafiu la wa láke lápá sókè o. Gẹ́gẹ́ bí bá lẹ̀ ilẹ̀ àkè lápá ta bá rojú lọ́wọ́ ọmọ. Tí o fẹ́ bí sẹ́rẹ́ tó ń mú gbogbo ọ̀rọ̀ tó jẹ mọ́ tẹbi lọ́kúnkúndùn tó ń sekun tẹbi tara. Bí wọ́n bá jẹ bá lẹ̀ nínú ìlú gbogbo yẹn lára ó tún pẹ́sẹ́. Gbogbo ẹbí àkè lápá nílé lóko lódò lẹ́yìn odi ló ń pe gbogbo èèyàn sí bí àjọ̀dún ìfinijòyè bálẹ̀ àkè lápá o. Olóyè Rafiu la wa àkè lápá ọjọ́ Sunday ọjọ́ kẹsàn-án oṣù kẹjọ ọdún yìí ni gbẹgẹdẹ àríyá ògbin náà lába àkè lápá Ìbàdàn. Ẹ̀yin sáà máa lọ tààrà sí abá àkè lápá off Lagos Ìbàdàn expressway Ìbàdàn náà láti ṣe. Aago mẹ́wàá àárọ̀ ni gbogbo ètò ti bẹ̀rẹ̀. Gbogbo bálẹ̀ bálẹ̀ tá a pè. Gbogbo mọ́gàjí mọ́gàjí tá a pè. Gbogbo ọ̀rẹ́ àti aláti máa ń ṣe bọ̀ bálẹ̀ Rafiu àkè lápá tá a pè. Gbogbo alájọṣepọ̀ bálẹ̀ àkè lápá lórí gbogbo ẹbí tá a jọ ń bá olóyè Rafiu làwà àkè lápá ṣàjọyọ̀. A máa retí yín o lọ́jọ́ kẹsàn-án oṣù kẹjọ ọdún 2026 abá àkè lápá yóò gbàlejò ayọ̀ bálẹ̀ àkè lápá o ẹ̀mí rẹ̀ ó gùn lórí àpèrè.
1: Bàbá akọrin látàárọ̀ ni ó ti sún mi igbó gan la ń lọ bolẹ̀ mú mi lọ.
2: Arákùnrin fọkànbalẹ̀ ọnu àti ìlà rẹ ni mo fẹ́ fi hàn ẹ́. Ó yà wò ó ń rè.
1: Takashi pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà ₦500 lórí splash 105.5 FM pẹ̀lú kóòdù ẹ̀ *347*1004*#. Lórí ìlàjẹ̀lú 96.7 FM *347*1004*2#. Tàbí lójú òpó website www.kashia.ng.
3: Bọ̀dájídé, kí ló ṣẹlẹ̀? Kí lè ń sọ lójú oorun yìí? Ṣé ń là láàánì? Àbẹ́ ń ṣí ìrọ̀rán?
1: Mo ṣẹ̀ṣẹ̀ jí ni. Ó dàbí ẹni wípé àlá ni. Kódà àlá tó dára ni. Mo ríra mi gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn tó gba owó lọ́dọ̀ Káṣíẹ̀. Mú àlá ọjọ́ pípẹ́ rẹ wá sí ìmúṣẹ pẹ̀lú Káṣíẹ̀. Ìwọ náà lè jẹ olúborí nínú oṣù kẹjọ yìí. Má ṣe jẹ́ kí àǹfààní ìkókọjá rẹ o. Jẹ́ kí oṣù kẹjọ yìí jẹ́ oṣù ìkórè lọ́pọ̀ yanturu fún ọ pẹ̀lú Káṣíẹ̀. Bó ti ń jẹ owó ojoojúmọ́, bẹ́ẹ̀ ló máa gbẹnu sọ́wọ́ Cashpoint ọ̀sọ̀ọ̀sẹ̀ láìkùnà. Àjọ tó ń rí sí tẹ́tẹ́ oríire nípínlẹ̀ Ọ̀yọ́ ló fòǹtẹ̀ lu Káṣíẹ̀. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta Káṣíẹ̀. Ṣó ti Káṣíẹ̀? Mo

ẹ̀ṣọ́ lọ́n tí ò dérò rẹ̀mí àti rẹ̀mí rẹ̀mí adésínà big man presenter pẹ̀lú rẹ̀mí babájídé mc general láago mẹ́rin kọjá ṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún di aago mẹ́fà ìrọ̀lẹ́ ní gbogbo ọjọ́ ẹtì friday ní ìkànnì ńlágẹ̀lú 96.7 FM entertainment program tó ta lẹ́nu bíi kílíṣì ètò tá a fi ń ṣègbàládùn wíkẹ̀ èdè àṣà ẹ̀fẹ̀ ẹ̀rín àrín tàkìtì lẹ́ máa bá pàdé

0: ẹni tí ó kọ́kọ́ rè ní ṣáájú tátàlù àlàmú o ni atoko wa gbowó lé
1: kasa ti atoko wa balé jẹ ti wọn sọ di atoko wa gbowó lé
0: ìgbà wọn tẹnu yẹ sọ di atoko wa balé jẹ atoko wa gbowó lé o ni torí inú gbogbo àwọn dòdò o ní òkìkí ó sì máa ó máa ń fi ìlú sọ ọrọ yorùbá tí ó yé yẹnyẹ kéékèèké bí wọn náà ṣe máa ń sọrọ.
1: ẹ ṣeun ẹ ṣeun.
0: ìgbà tí ó yá ní tata lọ làlàmú náà wá torí gbogbo ìgbà yẹn tá a bá gbéyàwó báyìí ní ìlú ìbàdàn àjòjọjà àbá oríṣiríṣi olù àwọn mi ò yọ láti òkèèrè fún ilé yín wọn yọ wọn mọ gbogbo láti òjé wá pẹlú olù tiwọn ọpọlọpọ láti di ẹrẹ wọn dọjà àbá wọn sọ àjòjọjà àbá àbágbéyàwó ìgbà tó yá nìyẹn parẹ lẹyìn ẹ ní tata láàrọ wá dìde so òun pẹlú agbóró ajé ní ẹ ní ìbáyọ ọba wa ní àdúgbò ìtìgbẹ
1: so
0: kátàbà sọrọ gùn gbogbo wọn yẹn ẹyìn epo àkà ọdọ mi ní níbi tí mo kọ́ lé sí i ní gẹ́gẹ́ ń di mọ́gòrò ní sókà ibẹ̀ ni tí wàá ṣe practice nígbà tó kú òní ibi wéré
1: ok
0: tó sọ di àbúrò èdè so àwọn ọmọ yẹn àwọn ọlọgbà gbogbo èmi ìgbàwó ẹyin my mother nǹkan kan tó play ní ìsìn ọdọ mi bíbà ló ṣe practice
1: ẹ ṣe mo dúpẹ́ gbanú
0: kọ́dọ̀ lódùmarè kó jọ bó ba foríjì wọn kọ́dọ̀ báyọ̀ so àwọn ọmọ gbogbo ohun tó dìjà àwọn ọmọ ò ju pé tátàlù àlàmú òun àti òun tiẹ̀ lábùjẹ́ bùdánù ni gbogbo owó tí wọn bá pa yóò ti fẹ́ẹ̀ fi mú kí tán nígbà náà
1: ọlọ́run máa mi ò
0: tó dìjà wọn ni kò so gbogbo wọn yẹn wọn gbogbo àwọn dáadáa kí wọn sì mú wọn èlú lójú ọlọ ọmọ àbànà kò sí èsì ètò àgbàdo náà wọn mẹtẹẹta tó yí o.
1: bó o lẹsẹ náwó fún gbà náà bàbá bó o lẹsẹ náwó fún.
0: wọn kéde sáwà ń gbà
1: yẹn. bó o lẹsẹ máa náwó fún gbà náà.
0: lọ́dọ̀ mi nígbà yìí ni wọ́n ti ṣe practice ńgbà yẹn yẹn epo àkàrà.
1: bàbá bó o lẹsẹ máa náwó ńgbà yẹn.
0: àmọ owó níná fífimọ lórí mi tọrọ ọkọ bọ sílẹ kan ẹni bá gbówó náà gan ló mọ sílẹ kan gbọyá fẹrẹ five cb ń dé wọn di bùpà wọn náà mọ fún ọ lówó lóríṣiríṣi bẹẹ yẹn.
1: ẹ ṣe bàbá mi.
0: ìgbà náà gbogbo fàájì tó wí nla ni ọ̀pọ̀lọpọ̀ fi ń fẹ́ bìnrin.
1: ẹ̀mí ogun bàbá abalọwọ yín ni o àwa náà ń fẹ́ bìnrin lójú agbóbá.

ẹgbẹ́ ọmọ bíbí ilẹ̀ ìbàdàn tó fi london ṣe bùgbé ẹkú àjọdún o ẹkú àṣẹ kágbá ẹsìnkú àṣẹyẹ ojúlówó ọmọ ìbàdàn tòótọ́ tó wà ní london ọmọ bíbí ilẹ̀ ìbàdàn tó parapọ̀ dàgbé olúyọlé diamond sisters club olúyọlé progressive united kingdom àti ìbàdàn land development association gbogbo wọn ni wọn parapọ̀ ṣàjọdún ọdún karùn-ún tó sì yẹ wọn gbogbo ẹgbẹ́ yóò sọ lẹ́nu abẹ́ àsíá central council of ìbàdàn indigenous ni wọn wá o wọn ò ṣàpòyàkọ ẹgbẹ́ ṣàṣẹ kágbá àjọdún ẹlẹ́ẹ̀karùn-ún tí wọn lálẹ́ o bí ìtì ọ̀gẹ̀dẹ̀ ní london èyí tí wọn ṣe ní ọjọ́ kejìdínlógún oṣù keje ọdún 2026 tí wọn fi ìpàdé àjọdún sí castle green community new hall ní bagina ní london gbogbo ayé ló ń kín kó àṣeyọrí àtàrẹ lẹ́gbẹ́ àti igbákejì àtakọ̀wé lórí gbogbo ọmọ ẹgbẹ́ pátápátá lẹ́gbẹ́ ọmọ bíbí ilẹ̀ ìbàdàn tòótọ́ ní london fún àṣeyọrí àìlẹ́gbẹ́ tẹ́ ṣe lọ́jọ́ àjọ̀dún yìí bẹ́ẹ̀ ló ọkùnrin ṣe ẹ ti ṣeré bẹ́ẹ̀ yorùbá bọ̀ wọ́n níyìn nìkẹ́ni ṣe míì ó ní gbogbo ọmọ ìbàdàn tòótọ́ ṣe ń dúpẹ́ tí àwọn diamond sisters olúyọlé progressive union wọ́n gbósùbà wọ́n ṣe sẹ́ńdẹ́kẹ́ fún gbogbo àwọn àlejò tí ọ̀jẹ́ ká sọ iyì ọ̀yà lára wa bàbá ṣe ní lórí ọpẹ́ làádú èyí gan ló ń gbogbo ọmọ ẹgbẹ́ tí wọ́n fi ń gbé òṣùbà ra balẹ̀ fún gbogbo èèyàn tó wá pọ́n wálé tí wọ́n wá yé wa sí pẹ̀lú owó tabua àtàyè tí wọ́n fi sílẹ̀ fún wa láti wá bá wa ṣàjọ̀dún gbogbo ògbà láàmú dúpẹ́ lọ́wọ́ yín o gbogbo ẹ̀yin àlejò gbogbo tá a pè jákèjádò lágbàáyé tẹ̀ wá yé wa sí lábẹ́ àkóso ìbàdàn think tank group uk tí gbogbo wọn wà lábẹ́ àkóso central council of ìbàdàn indigen fún ìlọ́wọ́sí dídùn àti ìlànà àjọ̀dún wọn ẹni ayé ti pàtàkì tó fi gbogbo ara yé wa sí mọ́gàjì wọlé arísekọ́lá wọ́n dásẹ́ àjọ̀dún tá a ṣe pẹ̀lú owó tabua gbogbo ẹgbẹ́ ọmọ bíbí ilẹ̀ ìbàdàn ní london wọ́n wá dúpẹ́dúpẹ́ lọ́wọ́ honourable dr saheed musa doluwa tádìpẹ̀ lórúkọ rẹ̀ ń jẹ́ ìbílẹ̀ ó ṣe bẹbẹ ọmọ ọbabìnrin olúwa tóòsìn emmanuel tí í ṣe ọmọ bíbí kábíyèsí olúbàdàn ilẹ̀ ìbàdàn àná amẹ́ríkà ló ti wá bá wa ṣàjọ̀dún ẹ ṣe kú àyẹ́sí wa o towótowó ní sẹ̀kẹ̀rẹ̀ rìn towótowó ló wá sínú london láti pọ́n wálé òun kan náà sì ni ìyá ń kalẹ̀ mother of the day fún ẹgbẹ́ ọmọ bíbí ilẹ̀ ìbàdàn tó fi london ṣe bùgbé Oluwatoyin Lovett, Seneto Kola Balogun, wọn ọ̀gbẹ́yin, wọ́n sẹ̀ tọ́ sẹ̀ yẹ fún wa o. Àdúpẹ́ lọ́pọ̀lọpọ̀, alàgbà Ọlátúbọ̀sún túnbi, wọ́n sojú ọba Kọ́ládà yìí sí, wọ́n sì fi sẹ́ aláyọ̀jẹ́ fún wa. Ààrẹ onímọ̀ ìyálóde, olórí ọba Ajíbọ́lá, wọ́n jókòó bí ìyá. Lọ́jọ́ náà wọ́n sojú ọba. Alága ọjọ́ náà tó dúró tán tó fìfẹ́ hàn Alhaji Sulaiman Ajayi ẹ mọ̀ ṣeun ṣeun Seneto Sarafadin Ali wọ́n fowó tùlù tùlù ránṣẹ́ o wọ́n pọ́n wálé Ààrẹ àgọ́ Yálóde Yetunde Aramide wọ́n débẹ̀ wọ́n ṣẹ̀yẹ fún wa Mọ́gàjì Aliwo Olóyè Kamalin Giwa wọ́n ṣe bẹbẹ Mọ́gàjì Yusuf Adeleke ẹ ṣeun ṣeun o Dr. Abe Akinosun amọ̀rírì yín gbogbo olórí ẹgbẹ́ mẹ́tẹ̀ẹ̀ta ẹ kú àfọmọ́nìyàn ṣe àtolórí àtọmọ ẹgbẹ́ gbogbo ilẹ̀ kájú òṣùwọ̀n Diamond Sisters Club Olúyọlé Progressive Union UK àti Ìbàdàn Land Development Association àdúpẹ́ lọ́wọ́ yín gidigidi àṣeyọrí ńlá lélẹ̀ jẹ́ bẹ́ẹ̀ la fi gbogbo ara pátá dúpẹ́ kí bàbá wa Olúbàdàn ilẹ̀ Ìbàdàn Seneto Ọba Adéwọ̀lú Ládọjà Arusa 1 wípé kí adé ó túbọ̀ pẹ́ lórí kí bàtọ̀ pẹ́ lẹ́sẹ̀ kẹsàn-án ọba ó jẹ́ kó pẹ́pẹ́pẹ́ o bẹ́ẹ̀ la lè gbàgbé barista Ajeniyi president general fún gbogbo ẹgbẹ́ CCII tí sọ ọmọ bíbí ilẹ̀ Ìbàdàn àti ṣèyí àwa tá a ṣẹ́ràn lásàmọ́dún ẹgbẹ́ ò ní bàjẹ́ a sì ní pẹ̀dín àdúrà wa ni pé wọn ò ní sọ yín lóko láti london wọ́n sì lẹ nàìjíríà ẹ kú oríire o ẹ sì kú àṣeyọrí.

107. La Gelu FM, Jagaba Gogo Radio, Maro. Dube.

0: kaasan bi yu te tin gbo wa loni gudugbe royin lagbe kai mo be la nki pe eku weli weli ojo yi
1: o weli o
0: ojo ibukun ni o je
1: o weli o bo ba do
0: na yo se tun tura ibukun yo wa da koko wa wa
1: ami ami ami
0: ati kode obi ba foto ni se eku le la kara le erin wa nti ro nti okini kule o padanu kaabo e ka so o ni ti le toko ka ki gumerin agbaye awa nse yin pele lati ikani lagilu fm oke to gajoke ile fofun balao felele nilu ibadan nibi ti afefe idunu ayu atalafia ehe to tin fe yeri yeri se alatari nbi ta wa nigbagbo pe iru afefe be ni o ma fe sey na o efufu lele ti ma se wi agbon jiajia koni sowodi seni ko kan wa o e ka san lakotun Timitayo oye ladun aboro lo ko mi eje apegbon kan ba apegbon jinijini bi eni ojoramu aboro to fomo lu abi to ba denu e yo dodidi ani sonu ka to sonu ateyin atemi ani fa kakan je ko o si ni nje be koni tale wa o emi ati sari ajala alaja tuni bon ajala travel
1: okay
0: ni suku e lo
1: oga
0: pami lo ba ninu ni
1: iwo lo wa mo
0: pami pami
1: o ja kuku ko ja lo lodo awon pato ko gbe bon
0: du be
1: ko gbe bon du lodo awon pato
0: emi o lo tin san
1: ngo to fe to faye
0: ta ba fe yin se mi ba le mo so laarin
1: feyin si oni
0: ba ka guru gbe na bi gba ta ba ti wa suri afefe ta ba ta ba fun alaye ta ba hype
1: e mo pariwo
0: ta ma hype yin wa tun fa won gbogbo eyan mi na pe o ya to si na alaye o eh guru gba o
1: de ri o
0: olupo
1: e mo to faye o eyin eyan mi ko mo si ojo taji
0: ko ko irawo bo lapa ni
1: e je ko hotel
0: irawo ti mi wo mete ni oju mi meta lo ngba ti mo be se kan rin irawo
1: oh
0: ti mo nkan mo bayi
1: o ba de legbe egbelegbe
0: egbelegbe ti o ni nka
1: mo so yo ba ti oda o ewo le pe legbelegbe
0: ebi ti o lo nka
1: legbelegbe
0: igba ti o lo nka igbopolopo gba nkan to po lo jabrata
1: ti legbelegbe
0: legbelegbe ti o ni pato iye kan bi ogun logo
1: legbelegbe
0: ogun to po lo
1: to wa je pe egbelegbe kan nko se yoruba so pe egbelegbe
0: kan wa ko se tin je ba asiso ni
1: asiso
0: ni million kan naira
1: adota
0: o pe
1: tabi million kan eyan
0: be ni
1: eyan tabi million kan eran
0: eran
1: ke se pe egbelegbe
0: kan o se tin je egbelegbe nbe
1: mo ja mo woro woro
0: ni ku wi ni
1: ma ja mu
0: eja mi
1: ojo wo gan la ji ti o si gurugbe afi koni kaluku ko ma ke sara re ni wi pe en to fa ti gudugbe to fi se le lapa bi kan te fi gbo ninu royin le ti won pe ni gudugbe ni kan ni lagelu 96.7 fm oke gajoke ko mo se sele lodo gbogbo wa laburo ni ba enikan kan wa mo ka wa na mo ke sara tori pe ofin ida re ko moju enikeni eni to ba si ti se si ofin oni da ofin ni o ba o laburo ni sele seni kokan wa
0: fola
1: sade ajala loruko temi ti mo nje
0: alaja ni bon
1: awon royin yen o ti de iwaju wa ile ita wa pe ni gudugbe ni kan ni lagelu nbe oya ka bere si ni ma ja kini ohun se ti yin lokokan ijoji oni o ba ni lejonu oya o eja ma tesi waju ale da kini awon ati ajo wa na ni
0: eja bere si fin lawon akori royin gudugbe fun toni mewa nsele nju agbo leti right ti de kan ko pa pa la ni a wa ni pe ki aburu aye okere pe ko ma je ipin ni kokan wa o e je ka lo solulu le wa Nigeria to je ilu Abuja ile obenun ni
1: okay now
0: to ile ise olopa ti ilu Abuja ti kefin buba awon ajinigbe won ti gbese le awon kan jaku bi iban akota akon ile ton ba ni buba na royin bo lori e
1: o da iroyin yi to wa niwaju temi o na lo salaye oro lati ni iwe iroyin bo bakan na to ni ẹni tó jẹ́ ọ̀gbọ́n langba wọn pe onítọ̀mọ̀ jẹ̀sẹ̀ ni ẹni ọdún mẹ́ẹ̀ẹ́dógún ọmọkùnrin mọ̀ ní ìròyìn jẹ́ kébi mọ̀ wípé isa mohammed náà ni wọ́n forúkọ rẹ̀ wọ́n ní ṣe ló mọ̀ rí sínú adágún omi kan eléyìí tó jẹ́ wípé àwọn èèyàn wọ́n mọ̀ bì sẹ́yìn níbi omi ọ̀hún ni ní ìpínlẹ̀ jigawa ó ní ìṣẹ̀lẹ̀ yẹn ló ti ṣẹlẹ̀ wọ́n pe ẹ wo ìṣẹ̀lẹ̀ tuntun tuntun ó léyìí tó jẹ́ ìròyìn gudugbe ọlọ́run bá kọ́dà kúkọ̀ jọ kọ́ mọ̀ jẹ́ kí àwọn abiyamọ kí a máa sọ ọmọ wọn nù torí ọmọ kò ṣe é máa rà bí ẹ̀kọ́ ìròyìn yẹn lọ́sàn-án tò ní làwọn pè ní gudugbe yìí ó sì gbọ́ bàbá ti dáàrin gbogbo rẹ̀ gangan.
0: ó dá bẹ́ẹ̀ jẹ́ ká lọ sí ìpínlẹ̀ kánò ibi ogun láti kádìí alẹ́ tilé àtòkò ni àti gbèjò ìwà àbàjẹ́rì kò pin síbì kan
1: o
0: ṣé wọ́n ti wí pé ẹni rẹ̀ ọwọ́n jojú lọ àwọn èèyàn fún àwọn èèyàn ìyẹn kò jẹ́ kù ayédèrú lọ́pọ̀lọ́ yàrá bí èpè tẹwà nílẹ̀ wa nàìjíríà yìí kọlọ́hún ọ̀sánú wa ni àwọn tó jẹ́ nǹkan ojúlówó kò fẹ́ wọ́pọ̀ tó kò tẹ̀jẹ́ pé ayédèrú èèyàn gan pọ̀ lóde
1: nípínlẹ̀
0: kánò iléeṣẹ́ ètò ìlera bẹ̀ tó ń ti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àjọ tó ń ṣàkóso ètò ìlera tó jẹ́ alákọ̀ọ́lẹ̀ ìyẹn private health institution management agency bákan náà ni ẹ̀ka covid-19 kálẹ̀ àrùn ní ìpínlẹ̀ kánò kánò state center for disease control àti iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà ìwọ̀n fọwọ́sowọ́pọ̀ wọ́n dá ìyọjú ojú kan náà ó sì ó ṣùṣùṣù níbẹ̀ ni wọ́n ti mú àwọn afurasí kan eléyìí tí wọ́n jẹ́ ayédèrú elétò ìlera ìyẹn ní ìpínlẹ̀ ọ̀hún ìjọba àbílẹ̀ wo gan wọ́n ti gbá wọn mú kí gan ni wọ́n ń ṣe tí wọ́n fi gbá wọn mú kí wọ́n sì rí lọ́bẹ̀ tí wọ́n fi gàrú ọwọ́ ńgbà tá a bá dojú agbami gúdúgbẹ̀rù ìfútọ̀sọ òní ibẹ̀ láti jayanta punch olùkọ́.
1: ó dá aṣẹ́ rí ìròyìn eléyìí tó wà níwájú tẹ̀mí nínú ìwé ìròyìn daily post ó ní mo ti mú ròyìn náà ọ̀pọ̀ ẹni ìpínlẹ̀ bauchi iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ bauchi ọ̀hún náà ni ó ṣe tọmọ ọkọ eléyìí tó yàtọ̀ sí tọmọ àlẹ́ nígbà tí iléeṣẹ́ ọlọ́pàá jẹ́ kó di mímọ̀ wípé owó òun tẹ ẹnìkan eléyìí tí wọ́n gbé onítẹ̀ ọ̀hún wọ́n ní ẹni ọdún 25 ó ní ọjọ́ orí rẹ̀ wọ́n pe afurasí ni nípa àwọn ohun èlò kan eléyìí tí wọ́n fi mọ́ bolé mọ́ kan lé èyí tí wọ́n pe kinní ọ̀hún ó di rárá fa lágbègbè ibi tí wọ́n kò sí níjọba àbílẹ̀ ti katangu ìyẹn ní ìpínlẹ̀ náà iléeṣẹ́ ọlọ́pàá wípé ọwọ́ òun ti tẹ onítọ̀hún ó sì ti ń ṣẹ́jú péúpéú ìyẹn ní akóló iléeṣẹ́ ọlọ́pàá kí wá ni àwọn ìbéèrè eléyìí tí wọ́n bí kí sì ni àwọn ọ̀rọ̀ èyí tó sọ ìròyìn yẹn gangan là wá ń pè ní gudugbẹ̀ ní kànnì lagilu.
0: ó dá bẹ́ẹ̀ jẹ́ a tún lọ tààràtàrà o ká lọ sínú ìwé ìròyìn punch ọ̀fẹ́rẹ́ gẹ̀gẹ́ ó di ìpínlẹ̀ anambra ibẹ̀ ni mo ti mú ròyìn eléyìí tó ń ṣògbérí ẹkún yìí tó ń kánmi lójú gbére bíi ẹkún eléjì
1: o
0: àwọn ọmọ kéékèèké mẹ́ta kò ní wọ́n ti bá tí wọ́n kú o sí iléègbé oníṣègùn ìbílẹ̀ kan tó jóbìnrin léyìí tí ọkọ rẹ̀ ń jẹ́ ezenwaye ní ìjọba àbílẹ̀ àríwá ìdẹ́mílélọ́hún ní ìpínlẹ̀ anambra ìròyìn bọ̀ lórí ẹ̀ lẹ́kùn kẹ́kẹ́ punch kò ń lo kọ́.
1: ṣe rí ìròyìn eléyìí tó wà níwájú tèmi bí ló ti ṣàlàyé ọ̀rọ̀ wípé ìṣẹ̀lẹ̀ kẹlẹ́ tó ṣẹlẹ̀ tó ní ṣe pẹ̀lú ikú akẹ́kọ̀ọ́ kan ìyẹn ní fásitì tijọs eléyìí tí wọ́n korúkọ rẹ̀ ní ibrahim mbaya wọ́n ní ṣe rí ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìyẹn ní ìpínlẹ̀ plateau ń lo tún ti tẹ ẹnìkan náà tó jẹ́ afurasí lórí ọ̀rọ̀ wọn pé onítọ̀hún náà wọn pé ó ní nǹkan ṣe pẹ̀lú ikú ẹni tí ń ṣe akẹ́kọ̀ọ́ jáde ọ̀hún báwo wá ni ọ̀rọ̀ yẹn ti ṣe lọ gan ìròyìn yẹn gan làwa ń pè ní gudugbẹ̀ ní kànnì yìí ẹ̀yin ó sì gbọ́ nígbà tásìkò bá tó lórí ẹ̀.
0: ó dá ìròyìn kan náà tún rèé tó ń bẹ níwájú tèmi ṣadé
1: èyí
0: tí òun náà ń kán mi lójú gbére bí ẹkún ẹlẹ́jì
1: o
0: elédùnmarò nìyẹn jẹ́ kọ́rọ̀ wa ó jẹ́ ìjáde ìwọlé ogun orelé kò dé ilé oroko kò dóko ó ti òkòrò kò dóko òrókò tó kò ní jẹ́ ìpín wa
1: o
0: àsìkò tí bá wa ń pa ọ̀nà àwa ò ní rìn náà wọ́n pé èèyàn mẹ́ta ti dágbére fáyé báyìí níbi ìjàmbá ọkọ̀ eléyìí tó wáyé ní ojú òpópónà márosẹ̀ ìjẹ̀bú-òde yẹn sí benin ìròyìn bọ̀ lórí ẹ̀ lẹ́kùn kẹ́kẹ́ kí gan ló bí ìjàmbá ọkọ̀ náà nígbà tá a bá dojú agbami gúdúgbẹ̀ ibẹ̀ láti jayín tán.
1: ìròyìn yìí ló ń ṣàlàyé ọ̀rọ̀ wípé lọ́wọ́lọ́wọ́ báyìí o bá a ti ṣe ń sọ̀rọ̀ yìí wọ́n pẹ́ ní ìpínlẹ̀ jigawa wọ́n ní iṣẹ́ rí àwọn nǹkan eléyìí tó rọ́pọ̀ ńbẹ̀ tó dàbí gbọ́n mi sí omi òto eléyìí tó tún dàbí pé ó tún fẹ́ mú ọwọ́ kan ìwọ̀ ọ̀daràn lọ́wọ́ níbi tí wọ́n pé àwọn kan tí wọn ò mọbi tí wọ́n ti lalẹ̀ wá tí wọ́n sì wá nínú àwọn iṣẹ́ láabi eléyìí tí wọ́n gbé kalẹ̀ tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní kó àwọn ẹran àwọn èèyàn eléyìí tó pọ̀ dáadáa lọ́wọ́lọ́wọ́ bá iléeṣẹ́ ọlọ́pàá ti wá jẹ́ kó di mímọ̀ wípé ọwọ́ òun ti tẹ àwọn kan tí wọ́n lọ bíi mọ́kànlá níye tí wọ́n jẹ́ afurasí eléyìí tó jẹ́ wípé wọ́n kè sí wọn pé àbíyá wọn rùn lórí jíjí nǹkan ọ̀sìn oní nǹkan ọ̀sìn gbé wọn ni bẹ́ẹ̀ náà sì tún rèé ló jẹ́ wípé àwọn èèyàn kan wà eléyìí tó jẹ́ pé wọn kì í ṣe ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà lára wọn tí ọwọ́ tẹ̀hún wọn pé àwọn onítàn méjì ni àwọn náà ni à ń lọ bíi méjì wọn pé lẹ́yìn èyí sì tún rèé wọn tún rí àwọn ẹran ọ̀sìn eléyìí tí wọ́n jí gbé kó lọ wọn ní àwọn ẹran ọ̀sìn ọ̀hún ó ń lọ bí olùgójì níye gbogbo ẹ̀ gbogbo ẹ̀ nínú ìròyìn eléyìí tá a pè ní gudugbẹ̀ lọ́sàn tòní láti tú pẹ́ẹ́pẹ́ rẹ̀ gangan.
0: ẹ já lọ sí ìpínlẹ̀ delta lórí àrùn kan tí ń jà wá ní nàìjíríà àrùn ìjínigbé tó ti di egbèrè ọ̀tẹ̀ tó jẹ́ pé bá a ṣe ń pà kan ó ní omi ìlú tún rú jáde
1: o
0: wọ́n pé ọ̀rọ̀ ìjínigbé yìí òun náà ló tún wáyé ní ìpínlẹ̀ delta o ṣùgbọ́n tó jẹ́ pé ibi tí ń pa ó wà ibẹ̀ náà ni wọ́n gbà ó wà iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ delta ni wọ́n ti ṣe àṣe ìtálákàn aṣepò eléyìí tí wọ́n pinwọ́ ìjínigbé ile ti ba waye fun oluso agutan kan to nti enikan to je oga agba ile eko kan to ti feyinti ni uge ni lo nbo lori e le ko keke fun to so oni are gbogbo burube lati ja enter the post lo ko
1: iroyin gudugba ile to wa ni waju temi lo gbe mi lo si ajo kan ni o ajo to je ajo eleto abo ti oju la lakan ni sori tama se the Nigerian Security and Civil Defense Corps eleyi ti atumo pe kekere re la pe ni kekere re ni NSCDC won ni ajo ohun o na lo ti soro bo sita o wi pe enikan to je oga agba ni ajo na eleyi ti won pe won ro awon oro kan mola wi pe o ni se pelu kiko owo keleyi ti o nlo bi billion meji owo naira pe o ko si apara re o si gba o si mu owo won dagbo na bomi won pe ati bo sita ni gbangba ti o si ti salaye oro pe wo oro ori be o leyin eyi nko won pe won tun ti bere si ni naju awon iwadi alagbara kan eleyi ti ile ise owo nse lori oro gbogbo to ni se pelu igun ile ise ohun to je ti iwakusa gbogbo ero ohun eleyi to ropo to lowo gudugbe nnu o la wo ka iroye gudugbe yen se ti gbo yin basiko ba ti wa to lori e
0: o da be okan na ture to nbe nwaju timi to gbe mi lo si ipinle Katsina
1: okay
0: no won wi pe ajo isba ni ipinle Katsina o na ni won ti pase o dari gbogbo awon ise won bi pe kan le pe won gba iwe ase tabi iwe imuni ta mo si warrant of arrest ko to di pe won ma lo sawon ile itura tabi ile gbe awon eyan lasiko ti won sise won o
1: iroye yi to tun wa niwaju temi o na ni o je iroyi kinde eleyi ti mo mu akori re wa se ti gbo yin le kan eyi to ni se pelu ajo NSCDC kini to sele gan won pe ajo ohun ni lo ja wi pe owo re o ti gan awon eyan kan eleyi ti won lo bi mokandin ni 80 niye won ni se ri awon eyan yi gan ni amu ni a si so wi pe oro gbogbo to ni se pelu awon ipasipayo kan won pe o kan awon eyan meji la kan ninu won eleyi to je pe awon onitan afurasi ni won won ni se ri nipa pe ka mo se nkan bo ti to ati bo ti ye ati ka mo tele ilana eleyi ti ise ni to la kale fun ni papa julo ni ile ise won won pe awon kan ti an lo bi meji la niye ninu won won pe won ti fi ara ko kini ohun le to je pe won ti duro gege bi afurasi bayi o ti won si bere si ni se ise iwadi alagbara lori oro won ibi ti won ba ba kini ohun de ti won si mo salaye amo bi ti koko bere yi won fe so fa wujo oro yen ti pada di gudugbe eyin o si tun gbo ninu iroye le ta wa pe ni gudugbe fun toni
0: o da be eja lo si ipinle Kwara
1: eni so ni be
0: adupe o ni iroyin to nbe nwaju mi lo bade o
1: adupe o
0: ile ti o nsafo mo wi pe awon eyan ti won je 176 ti won ji gbe ni ipinle Kwara ti won si won wa ni ahama ton wa ni idande ton wa ni gbe kun awon ajinigbeje fun radio su mefa won mo ti gba idande o adupe o oni iroyin e o bere si ju si
1: iroyin yi to wa ni waju temi na lo salaye oro wi pe owo tete omokunrin kan won ni omokunrin awon eni ogoji odun ni kini to se se nse lo mo sumo omo benrin kekere eni odun meje won ni o si fe ma se kotokotona pelu omo ohun ko to di wi pe owo pada ba lori oro na lọwọ lọwọ bayii ile ejo eleyi ti mo mojuto iru wa be o na lo tin bo mokunrin ohun fa o nipele kan lorilede wa Nigeria ipele wo wa ni iroyin yen o nla pe ni gudugbe yin o si gbo lekun rere amo imi iture eleyi to je iroyin muso iroyin o salaye oro wi pe eni ti se are lorilede wa Nigeria yun ni are Bola Ahmed Tinubu won ni ni o ti korin ki awon omo orilede wa Nigeria leyi to si ti salaye oro to si tun ti ki awon osise eleto abo to je ta muse ya pelu ise kan eleyi ti won se ni ti won wi pe won fi dola won ti won je awon eyan ti nbe lakata won ti won ji won gbe won pe are o da muso fun o to si salaye oro wi pe lowo lowo bayi ko ni si amboju weyin nipa pe a njija kadi pelu awon ti an soro awon di kan jangban ajinigbe lorilede wa Nigeria won pe orilede wa Nigeria yi yo so pada dun gbe fun gbogbo wa iroye la wa pe niroyin muso to je muso ti a si fi lo si oju oja lohun a mu ise kan tabi meji eleyi ti awon eyan ti an ti be wa a mu ise ohun je nigba ta ba wa pari enko a wa pada wa sinu kulu bi ta wa yi lati wa ma mu awon iroyin eleyi ta si mu akori e wa se ti gbo yin awon mo riri yin be ti se wa nbe pelu wa
2: gurudugbe.

0: Assalamualaikum fún gbogbo mùsùlùmí òdodo tí ń jẹ̀rọ láti lọ sílé Hajj 2027. Ìtẹ̀lé àti ìlànà ìjọba Saudi Arabia àti àjọ Mission Hajj Commission. Ọjọ́ tí ìforúkọsílẹ̀ Hajj 2027 tí ó wá sópin ni ogúnjọ́ oṣù kẹsàn-án ọdún 2026. Pẹ̀lú ọ̀kadà mbàásù náà Hajj Umrah Service. Wọ́n tún ti ń ṣe ètò Umrah olóṣooṣù, Umrah December, Umrah Ramadan 2027. Ní sáà díẹ̀ iléeṣẹ́ ọ̀kadà mbàásù náà Hajj Umrah Service ti pe àwọn ibùgbé tó súnmọ́ Masjid al-Haram, Makkah àti Madina, oúnjẹ ilẹ̀ wa, ṣìyára, ọ̀fẹ́, onígbàdégbà, pé bábá iléeṣẹ́ ọ̀kadà mbàásù náà Hajj Umrah Service rìn àjò. Ìtọ́sọ́nà àti iṣẹ́ tó dára láṣẹ láti ìbẹ̀rẹ̀ títí dé ìparí iṣẹ́ ìrìn àjò yín. Ẹ yára wa forúkọ sílẹ̀ sí Shop No. 1 Ọlọ́yà Shopping Complex, Ọjà Bodè, nílùú Ìbàdàn. Ẹ pè wá lónìí torí 08034075325 àti 08123331119. Ọ̀kadà mbàásù náà Hajj Umrah Service fún ìgbẹ́kẹ̀lé, ìtọ́jú àti ìrìn àjò dìde ilẹ̀ mímọ́.
1: Jẹ́ ti gbọ́ wípé ìrọ̀rùn ti dé fún gbogbo ẹni tó fẹ́ sanwó ná tàbí ra tókè láìsẹ̀sẹ̀ lọ́fíìsì IBEDC pẹ̀lú ìlànà iRecharge lójú ẹsẹ̀ ni o.
2: Báwo la ṣe lè máa lo iRecharge?
1: Ẹ dánlóòdù iRecharge app ní App Store tàbí Play Store yín. Ẹ sí iRecharge app yín. Ẹ tẹ nọ́mbà mítà sórí ẹ̀ láti ra tókè sórí prepaid IBEDC yín lójú ẹsẹ̀, tàbí kẹ tẹ *6606*1# kẹ tẹ̀lé ìgbésẹ̀ yòókù láti sanwó yín ní ṣẹ́jú àyá. Bẹ́ẹ̀ni, bákan náà, mítà kọ̀ọ̀kan ló ti ní àpò àsùnwọ̀n kan ṣoṣo. Bẹ́ẹ̀ lè máa sanwó yín sí títí láéláé. Ní kété tí ẹ bá sì ti sanwó sórí ẹ̀, lẹ́gbà IBEDC tó kí yín.
2: Ẹ kàn sí www.irecharge.ng láti bẹ̀rẹ̀ lónìí.
3: iRecharge, sanwó iná ní rọrùn.
4: To care for those who once cared for us is one of the highest honors. To therefore give highest care to our elderly, Emerald Comfort Home is your sure bet. Oh yes, established to provide total care for our aged parents, the elderly. From time to time, Emerald Comfort Zone is your trusted allies. Ìtọ́jú àgbàṣe kókó ṣe pàtàkì. Bó ṣe wá wù yín lọ́kàn láti ṣètọ́jú arúgbó yín. Ṣùgbọ́n táyò sí, bẹ́ẹ̀ gẹ́lẹ́ lẹ ṣe máa jàǹfààní ẹ̀ ní Emerald Comfort Home. Wọ́n mọ tarúgbó ń fẹ́, wọ́n mọ oúnjẹ tó yẹ wọ́n, wọ́n mọ àsìkò tó yẹ kí wọn ó gbà tọ́jú tó fi mú àyẹ̀wò ìlera lóòrèkóòrè. Wọ́n mọ irúfẹ́ eré tarúgbó ń ṣe, wọ́n sì mọ àsìkò tó yẹ kí wọn ó nọra. Emerald Comfort Home, ọ̀pọ̀ èròjà ìtọ́jú arúgbó ló wà ńlẹ̀ gẹ́lẹ́ bí wọ́n ti ṣe lókè òkun. Ẹ kàn sí Emerald Comfort Home lónìí ní Ajinde 1 Road 2 Junction beside Transformer off Liberty Academy Road, Akala Expressway, Ibadan. Please call 090-7895-7698. Email emeraldcomforthome@gmail.com. Emerald Comfort Home, exceptional care in a place you can trust.
5: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà lárọ̀ọ́wọ́tó, kó sì rọrùn lọ́wọ́ tí ò fani lápòyà. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ₦2,500 fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan. Course unit yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bí ló ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama tàbí lẹ́ńdì NC HND A-level tó sì fẹ́ wọlé pẹ̀lú direct entry. Ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní No. 1A Ọba Akron Avenue, Ikeja, Nìbàdàn. A wà ní White House Adéwumi Street, Fẹ́lẹ́lẹ̀, Lábẹ́òkúta. ICT Institute of Technology, 52 Ijemma Àgbádù Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University. So àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ di mímúṣẹ.
6: Gúdúgbẹ̀, ìròyìn àgbọ́kọ́gbọ́n.
7: Ẹ káàbọ̀ padà lẹ́ka ìpolówó ọjà wa. Gúdúgbẹ̀ ìròyìn tẹ̀wájú níkànnì Lágelú FM òkè tó ga jòkè nílẹ̀ Ìbàdàn. Bẹ́ ṣe ń gbọ́ wa ketekete tẹ́ ń wò wá, ẹ mọ́ tẹ̀tì láti lọ gbójú wa live and direct lórí Facebook pẹ̀lú Lágelú 96.7 FM òkè tó ga jòkè. Ẹ bá wa ṣí ẹ pin kó kárí ilé àjọjẹ́ òdùn bẹ́ẹ̀ nìkan ò bá ní. Ìròyìn kan rèé tó ń bẹ wájú tèmi Ṣadé òkèlè Àkọ́bù kì í ráwọn ọbẹ̀. Iléeṣẹ́ ọlọ́pàá olúlulẹ̀ wa Nàìjíríà òun náà ni wọ́n ti gba àwọn ìbọn méjì tó lóra padà tó ń ti ọta àbọn lásìkò tí wọ́n kọlu àwọn ibùba àwọn agbébọn kan nínú igbó tí wọ́n pè ní Dajin Madam tó wà láàrin ìpínlẹ̀ Plateau sí ìpínlẹ̀ Bauchi. Gẹ́gẹ́ bí ìwé ìròyìn Punch Metro ṣe là á kalẹ̀ nínú gbólóhùn tí wọ́n fi ta, wọ́n pe agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ti ìlú Àbújá Josephine Hardy ilofe di oro mule pe ise ta won se yi ohun na lo je pe iwadi alagbara kan la se to won fi te awon afurasi merin ototo le ti won lowo ninu mo fi nkan jagun ota iban atawon egbogi oloro sowo se awon to je agbeban tawe a de safomo pe awon ise le ise olopapa pajulo eka ti won tin gbogun ti ijinibe ohun na ni won sise ohun lase takan sipo lojo keje osu kejo oro ta wa leyin ti won ti gba anfi toni kan ton si tan lolobo e ti won pe awon to je afurasi kan ohun na ni ibo awon be nbi bayi ibi bayi ti won si gbigbese ti won lo be ibe ni owo ti te awon afurasi ohun le ti won ti mu enikan nu won toruko re nje Musbau Isaac gẹgẹ bi iroyin se tewaju lori e wipe bi won se gbe kini ohun si awon ose alaabo leti wipe awon to je awon odaran mara agbeban won benu gbo ni ana obesu begba won besenu ise ni aya bele obese won lo si awon ogbo ohun be ni won to gbe won to ala won si raju pe won ri buba won iwadi o si ntesiwaju lati ri pe owo te awon eyan yoku ile ti won fese fe ti okite won to boru pe iwadi siwaju ti won se won ri pe se ri Musbau yi o na lo je pe won gba ibon ati ota ibon lowo re eyi ti o si fide oro mule pe owo enikan toruko ran je Rabi Wazan onun ti gba papa julo ile ti wi pe to safomo e wi pe se re enikan na toruko ran je baba Alhaji Sanusi ona ini ona je okan ara won ti ma fi ibon sowo sawon o eleyi ti won pe o je afurasi baba asale agbeban ti e eleyi ti won wi pe ohun ti e o ti ya kan jegban ti e to si ti wa firun gbo yi to fi se bugbe ni Kastina a de fi de oro mule wi pe ma ti won wa di ibi ti awon eyan ba si nbe ni won ti ri ibon meji ati ota ibon eleyi tan gbe pamo sinu gbo yi won fi ko pe akitiyan si nlo lowo lati ri pe o gba won mi ti won na papa bora ohun na ni owo te ti won si jola nba waju ofin ati pe ogun kan jagun e ti ba nbe lowo won patapata la won gba ta won si foju won ba ile ejo tanu le ba won le ba fi mu ko ata ofin o commissioner olopa ati olululewa Nigeria Ahmed Sanusi Ogbosuba Akare iye fun awon otele mu ya awon olopa papa julo leka to tin gbogun ti ijinigbe fun ise akin iye ti won se toto aro won pe oko ni ban ro pe ki won te waju lati re daju pe won gba gbo awon omo agbebon ta wi ti won fe yin le tan sa lo kan gba mu punch on loko
8: o da iroyin eleyi ti emi o mu wa se ti gbo yin ona ni mo ri o ninu iwe iroyin eleyi ta pe ni Daily Post so nbe ni waju temi nbi iroyin o salaye wi pe ajo oju lalakan fin sori to je ajo osise eleto abo nile yi NSCDC o ni iroyin ti ja ko di mimo wi pe o awon kan ti won lo bi mokade ni 80 niye eleyi ti o je osise won ona ni won ti gbe idajo kale lori won o ti won si ti salaye bi oro won bi o ti se je ni bo ti se je wi pe awon onito oni akesi wi pe abi awon run fun iwa ibaje o won ni leyin yi gan awon meji lami lara awon eyan yi o ni won tun ri gege bi afurasi oniwo odaran ajo ohun ona lo kede yanya wi pe eka kan eleyi to je ti ibaniwi lenu ise eleyi to je ti ajo ohun ona lo ti gberaso to si ti bo soju ise o ni bo si se je pe ajo ohun ona lo mu awon ti won je osise ninu ajo na ti won lo bi mokan din ni 80 niye ti won ko won papo wi pe won jara mose won bo ti to ati bo ti ye ati wi pe awon iwa baje kan o nbe ni owo won nigbati ajo na to n soro jade lati enu eni to je alukoro fun ajo ohun iyan ni Babawale Afolabi ona soro yi jade ninu atejade kan ile to jade sita o nibi to si je koro ko di mimo wi pe awon meji la kan ile ti won pe ngba won wadi won won ni won ni nkan se pelu biba dukiya ajoba je ati lilo awon nkan jagun lona eleyi ti o ba ofin mu ni itesiwaju oro eleyi ti Babawale Afolabi so iyen ninu atejade ohun o salaye oro wi pe awon onitan eleyi ti won ko yi ti owo te ona ni won ti bere si ni tanawadi won ti o si ti bere si ni salaye boro won bi o ti se je gan ninu oro re to fi n salaye wi pe en ti so gagba iyen ni ajo na Ahmed Abubakar Odi o ti tenomo fun awon gẹ́gẹ́ bí ọmọ òṣìṣẹ́ fún àjọ ọ̀hún o wípé ilé iṣẹ́ ọ̀hún ilé ìtọ́jẹ́ tìjọba òun náà ni a gbé kalẹ̀ fún àkóyawọ́ fún ààbò yun fún àwọn aráàlú àti mímọ́ wo ẹ̀yìn nínú ojúṣe wọn eléyìí tí wọ́n ti fún wọn gẹ́gẹ́ bí iṣẹ́ wọn tí wọ́n mọ̀ tẹ̀lé nínú ìtẹ̀síwájú ọ̀rọ̀ rẹ̀ tó ti ń ṣàlàyé oníṣẹ́ rí nígbà tí wọ́n ṣe àwọn iṣẹ́ ìwádìí alágbára kan tí wọ́n kó gbogbo ẹ̀jọ́ tó dúró déédé wọ́n ní ẹ̀ka eléyìí tí ó jẹ́ ẹ̀ka kan nínú iléeṣẹ́ ìjọba ilé ìtọ́já wípé òun gan ni mọ̀ ń rí sí àwọn ìwà eléyìí tí ọ̀tọ̀ tí wọ́n sì bá ni wí lẹ́nu iṣẹ́ wọ́n ní ibẹ̀ gan òun ni wọ́n kó gbogbo àwọn èèyàn yìí lọ tí wọ́n sì ti

0: àwọn yun náà ségbẹ ni wọn bá bẹrẹ sí ní ṣe iṣẹ lórí wọn wípé ya bẹrẹ sí ní ma ṣàlàyé torí pé ní àjọ yìí tó jẹ àjọ ti ìjọba àwọn ní ìbáwí ńbẹ ẹni tó bá ti ṣe ti ọ̀tọ̀ báyìí ojú rẹ̀ yóò rí tó yẹ kó rí ni o nínú àtẹ̀jáde ọ̀hún náà ni a tún ti wá ṣàlàyé ọ̀rọ̀ wípé gbogbo ọ̀ràn eléyìí tí àwọn mú àwọn èèyàn yìí fún o wọ́n pe ìṣẹ̀lẹ̀ náà lọ ṣẹlẹ̀ lọ́jọ́ kejìdín ní ogún nínú oṣù keje ọdún 2026 eléyìí tá a wà yìí ní níbi tí wọ́n ti pé ìṣẹ̀lẹ̀ kan náà wọ́n ní ọ̀ṣẹlẹ̀ o léyìí tọ́já wípé ìjọba àbílẹ̀ kan eléyìí tí wọ́n ń pè ní kòkónà ìyẹn ní ìpínlẹ̀ nasarawa wọ́n pè ibẹ̀ gan ni ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló ti ṣẹlẹ̀ léyìí tó sì ti jẹ́ pé ó ṣekú pa ẹnìkan tó jẹ́ ọ̀gá àgbà ìyẹn fún àjọ ọ̀hún tí orúkọ rẹ̀ ní Levi Agada ìròyìn tẹ̀síwájú níbi tí ẹni tí ṣalukoro fún àjọ náà tó ti ń sọ̀rọ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ oníṣẹ́ fẹ́ gbọ́ ó ní àwọn èèyàn tí ọwọ́ tẹ̀ yìí ó láwọn èèyàn náà nínú wọn láti rí Hosea Abila àti Jibril Labran wọ́n níṣẹ́ rí àwọn méjèèjì gangan òun náà ni wọ́n bẹ̀rẹ̀ sí ní kojú àwọn èèyàn kan eléyìí tọ́já wípé wọ́n wakùsà lọ́nà tí ò tọ́ o wọ́n ní pẹ̀lú nǹkan jagun olóró àmọ́ ṣá wọ́n pé wọn ò gbà àṣẹ kó tó di pé wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe gbogbo nǹkan tí wọ́n ń ṣe yìí wọ́n níṣẹ́ wá rí gbogbo àwọn èèyàn yìí eléyìí tó jẹ́ òṣìṣẹ́ fún àjọ tí ojúlá alákànfi ń ṣọ́rí wọ́n ní gbogbo wọn pátá òun náà ni wọ́n ti ṣiṣẹ́ ìwádìí wọn tí wọ́n sì ti tẹ̀síwájú nínú ọ̀rọ̀ wọn wípé bí wọ́n ti ṣe wà wọ́n níṣe ló yẹ kí kélé òfin kó gbé wọn ni àwọn ò sì ní bojú wẹ̀yìn lójú ọ̀nà àti bá ẹni tó bá ṣe é bá wí àti tó tọ́ sí ìbá wíwí ìyẹn fún àjọ
1: ẹ já lọ sí ìpínlẹ̀ Anambra ibẹ̀ mo ti múrò ìmí ètò ń bẹ wájú tèmi ò tó ń gbàládùra àpẹlẹdùmarè má jẹ́ ká bọ́ ha o
0: àmì o
1: iná ọmọ má jẹ́ kójú abiyamọ o wọ́n pe àmọ́ kéékèèké mẹ́ta tọ́jú orí wọn bẹ láàrin ọdún mẹ́fà sọdún mẹ́ẹ̀ẹ́dógún òun ni wọ́n bá òkú wọn o ní ilégbé oníṣègùn ìbílẹ̀ kan tó jẹ́ obìnrin eléyìí tí ó gbajúgbajà tí wọ́n ń pè ní AZY ní abúlé kan tó pè ní Umuoduba ní ìjọba àbílẹ̀ àríwá Idemili nípínlẹ̀ Anambra ọmọ kẹrin tiẹ̀ òun wọn pé wà ní ipò yòókù yóòyè ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run o nígbà tí àyòkù rẹ ti dágbére fáyé tí wọ́n sì gbé yẹn di ìgbàlìgbà lọ sí ilé ìwòsàn léyìí tí iléeṣẹ́ ọlọ́pàá wípé ipò tó wà báyìí ọlọ́run nìkan ló lè dóòlà ẹ̀mí ẹ̀ ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ nígbà tí wọ́n pe láàárọ̀ kùtù àì tí í ṣe àná ọjọ́rùú eléyìí tí wọ́n pe gbogbo àwọn èèyàn tó ń gbé ní agbègbè ọ̀hún òun náà ni wọ́n ń kọ́ hà tọ́rọ̀ sì ń yà wọ́n lẹ́nu ẹlòmíín lanú lẹ̀ kò sì lè pàdé mọ́ pé kí lè yí nígbà tí wọ́n pe ọ̀rọ̀ ọ̀hún ò tiẹ̀ yí àwọn èèyàn kò lánú wọn wípé n tó lè ṣokùnfà ikú àwọn ọmọ ọ̀hún ní agbègbè náà àwọn olùgbé ọ̀hún fìdí ọ̀rọ̀ múlẹ̀ wípé àmọ́ mẹ́rin tí wọ́n pe ọjọ́ orí wọn bẹ láàrin ọdún mẹ́fà sí ọdún mẹ́ẹ̀ẹ́dógún ni wọ́n bá o ní àyíká ilégbé obìnrin tó jẹ́ oníṣègùn ìbílẹ̀ eléyìí tí wọ́n pe wọ́n ti kú lọ ẹran gbọdan kí wọ́n tó wá rí pé ìkan ó sì mí láàrin wọn àjẹ́ pé mẹ́ta inú dágbére fáyé ẹlẹ́ẹ̀kẹrin ló wà ní ipò yòókù yóòyè tí ń gbà tọ́jú lọ́wọ́ ní ilé ìwòsàn báyìí ṣẹ̀rí ọkọ̀ àmọ́ tá a wí yìí ilé ẹnikẹ́ni ò tí ì mọ̀ àti pé bó gan wọn ṣe dé àyíká náà kò lánú ẹnikẹ́ni títí tí wọ́n fi ń kó ìròyìn jọ tí wọ́n sì ń fi ìta tàwa ń kà á sétí gbọ́ tí yìí o ẹnìkan lára àwọn olùgbé àdúgbò ọ̀hún tó ń pe kámọ́dà kọ tòun torí pé ó léwu ló ní pé obìnrin yìí ṣe rí i pé ó ní ń sin nǹkan ọ̀sìn bíi ẹlẹ́dẹ̀ àtàwọn nǹkan ọ̀sìn abìyẹ tí ṣadìẹ ní àyíká rẹ̀ wọ́n ní wọ́n ti wá mú o wọ́n ti mú lọ sí iléeṣẹ́ ọlọ́pàá látàrí pé àwọn tó jẹ́ àdá lágbègbè ọ̀hún fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú iléeṣẹ́ ọlọ́pàá tó wà ní ògidì fọ́nrán amóhùnmáwòrán tí wá ń jàrìnrìn lójú òpópó ìtàkùn àgbáyé social media ni lòun ṣàfihàn wípé dp ọlọ́pàá ti iléeṣẹ́ ọlọ́pàá ògidì lọ́hùn-ún òun ni wọ́n ti àwọn adarí àwùjọ tí wọ́n tẹ̀lé lẹ́yìn àwọn ọdẹ ìbílẹ̀ àwọn elétò ààbò lábẹ́lé tó ń tẹnìkan tó ń jẹ́ ààrẹ àpapọ̀ fún agbègbè hidiani pé wọ́n tẹ̀lé lẹ́yìn tí wọ́n fi àyíká hàn pàápàá jùlọ àyíká ilégbé ọ̀hún fọ́nrán amóhùnmáwòrán ṣàfihàn wípé àwọn elétò ààbò níṣẹ́ náà ni wọ́n ti ibì kan bọ́ sí ibì kan ní àyíká ilégbé ọ̀hún kódà wọ́n dé àwọn ibi tó jẹ́ pé ojúbọ ó wà ní àyíká ilégbé ọ̀hún àwọn ibi táwọn èèyàn ń gbé gbogbo ẹ̀ ni wọ́n yẹ̀wò fínífíní bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ń gbé láìgbé ọ̀hún àwọn ń garun wò hàn látọ̀ọ̀kan pé ẹ̀mẹ́jẹ̀ á súnmọ́ bẹ́ẹ̀ nígbàtí wọ́n sì mọ̀ jẹ́rìí pé lóòótọ́ ní ìṣẹ̀lẹ̀ ẹni tó jẹ́ agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Anambra SP Tochukwu Ikenga ó ṣàfọ̀mọ́ ẹ̀ pé àwọn ọlọ́pàá tí wọ́n ṣiṣẹ́ pẹ̀lú Ogidi Division òun náà ni wọ́n jẹ́ pé àwọn èèyàn ní kété tí wọ́n gba ìpín pàjáwìrì náà punch òun ló kọ́ gúdú gbẹ̀rọ yín fútó nìyí elédùmarè má jẹ́ kí iná ọmọ kojú abiyamọ.
0: Àmì àṣẹ Edumare elédùmarè kọ́ mọ̀ jẹ́ kí abiyamọ kó fojú sunkún ọmọ òun náà ni ìròyìn eléyìí ń ló mú bọnu gẹ́gẹ́ bí àdúrà o pẹ̀lú ìṣẹ̀lẹ̀ kan léyìí tí ń lọ ṣẹlẹ̀ sí ẹnìkan tó ti jẹ́ akẹ́kọ̀ọ́ jáde ìyẹn ní ilé ẹ̀kọ́ ti fásitì ti University of Jos eléyìí tí wọ́n porúkọ rẹ̀ ní Ibrahim Mbaya wọ́n ní sẹ́rí onítọ̀hún ó ti dágbére fún ayé pé ó dìgbà òṣè àmọ́ ṣá o iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Plateau òun náà ló tún ti sọ̀rọ̀ jáde wípé bí ìròyìn ti ṣe ń jáde lọ́wọ́lọ́wọ́ ọwọ́ òun ti tẹ ẹnìkan náà tó tún jẹ́ afurasí eléyìí tí wọ́n pe ó tún ní nǹkan ṣe pẹ̀lú ikú ọmọkùnrin ọ̀hún tí wọ́n pè ní Ibrahim Mbaya gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọlọ́pàá bó ti ṣe ṣàlàyé ọ̀rọ̀ iléeṣẹ́ ọlọ́pàá ní ṣẹ́rí ẹlòmíín ní tuntun eléyìí tó dúró gẹ́gẹ́ bí afurasí tí ọwọ́ tẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún èyí tó ṣẹlẹ̀ yìí níbi tí iléeṣẹ́ ọlọ́pàá tí ó sì ti ń fi mú fílẹ̀ tó ń ṣe ìwádìí alágbára rẹ̀ lọ wọ́n ní ṣẹ́rí bí ọwọ́ ti ṣe tẹ onítọ̀hún wọ́n ní ó tún jẹ́ àṣeyọrí míì nítorí wípé ìṣẹ̀lẹ̀ eléyìí tó ṣẹlẹ̀ tí ẹni tí ṣe akẹ́kọ̀ọ́ jáde ọ̀hún tó ti ẹni tí ṣe akẹ́kọ̀ọ́ ọ̀hún tó ti fẹ́ jáde tí ó ti dágbére fún ayé pó dìgbà ọṣẹ wọ́n ní ṣẹ́rí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ tí ó fi dágbére fún ayé òun ni nǹkan tó mi gbogbo agbègbè ọ̀hún àti inú mọ̀lẹ́bí eléyìí tí ọmọ ọ̀hún tó ti jẹ́ olóògbé báyìí tó ti jáde o wọ́n ní kíni tó sì ṣẹlẹ̀ òun náà ni wípé níṣe òun náà ni àwọn kan ní kóra wọn jọ wípé ẹni tó ti di olóògbé ọ̀hún tó jẹ́ akẹ́kọ̀ọ́ wọn pé àwọn afurasí pé alọkólóhun ó kígbe ni olè ni o iléeṣẹ́ ọlọ́pàá ó ń tẹ̀síwájú láti pasẹ̀ ẹni tó dúró gẹ́gẹ́ bíi alūkkóró rẹ̀ yẹn nípínlẹ̀ Plateau tí ó sì ń ṣàlàyé ọ̀rọ̀ ìyẹn SP Alfred Alabo ó ṣàlàyé ọ̀rọ̀ nínú àtẹ̀jáde kan ilé tó fi síta o ní ọjọ́rú Wednesday ní Jos ó ní ní lọ́wọ́lọ́wọ́ báyìí iléeṣẹ́ ọlọ́pàá ń ṣe iṣẹ́ ìwádìí alágbára lọ́wọ́ ló sì jẹ́ wípé iléeṣẹ́ ọlọ́pàá tó ń ṣe iṣẹ́ ìwádìí alágbára lọ́wọ́ ọ̀hún kò dúró kò sì tẹ̀tì láti mọ kúlẹ̀kúlẹ̀ kíni tó ṣẹlẹ̀ gan tí wọ́n fi ṣekú pa olóògbé ọ̀hún ìyẹn Ibrahim Mbaya nígbà tí wọ́n ń ṣàlàyé ọ̀rọ̀ ni nínú iṣẹ́ ìwádìí alágbára àti ìfimúfilẹ̀ ilé ti iléeṣẹ́ ọlọ́pàá ṣe ń ló jẹ́ kí ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá kọ́mọ̀ tí ọmọkùnrin tí wọ́n pè ní Yusuf Christopher Baskeni wọ́n ní onítọ̀hún ó jẹ́ ẹni ọdún 24 ní ọjọ́ orí tó sì jẹ́ pé ọmọ ọkùnrin ni ẹni náà ṣe wọ́n pé wọ́n fi ẹ̀sùn kan pé òun náà lọ́wọ́ nínú ìṣẹ̀lẹ̀ eléyìí tó ṣẹlẹ̀ tí olóògbé tí ń ṣe ọmọ akẹ́kọ̀ọ́ tó ti fẹ́ kẹ́kọ̀ọ́ jáde tó fi dágbére fáyé pé ó dìgbà ó ṣe nígbà tí ẹni tí ń ṣe ọ̀gá ọlọ́pàá ọ̀hún ṣàlàyé ọ̀rọ̀ ó ní nínú iṣẹ́ ìwádìí alágbára eléyìí táwọn ṣe ohun gangan làwọn ti rí àwọn ọ̀rọ̀ kan nínú iṣẹ́ ìwádìí ọ̀hún o wípé ẹni tí ọwọ́ àwọn ṣẹ̀ṣẹ̀ tẹ̀ yìí wọ́n pé òun náà ó dúró gbagbagba nínú ìṣẹ̀lẹ̀ eléyìí tó ṣẹlẹ̀ tó fi gbẹ̀mí lẹ́nu ẹni tí ń ṣe akẹ́kọ̀ọ́ tó ti fẹ́ kẹ́kọ̀ọ́ jáde hùn wọ́n ní kódà gan òun náà ó dúró láti mú ẹni tó ti dolóògbé báyìí wọ́n lòun gan ló so mọ́ òpó kó tó di wípé àwọn yòókù rẹ̀ eléyìí tí àwọn yòókù tí wọ́n ti sá lọ báyìí wọ́n pe kó tó di wípé àwọn yòókù bẹ̀rẹ̀ sí ní fìyà jẹ ẹni tí ṣe olóògbé hùn wípé sẹ́ àlólè ní ọ̀ àní ìwọ ọwọ́ rẹ ò mọ̀ kó tó di wípé olóògbé ọ̀hún ó padà dágbére fáyé pé ó dìgbà ó ṣe iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Plateau ó tẹ̀síwájú láti ẹnu alūkkóró wọn eléyìí tí ń sọ̀rọ̀ síta pé lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn ò ní dára dúró lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún o àwọn ó sì bẹ̀rẹ̀ sí tún ní máa fi mú fínlẹ̀ lọ ni nígbà tó jẹ́ wípé gbogbo àwọn èèyàn yòókù eléyìí tí wọ́n pe afurasí ni wọ́n lórí ọ̀rọ̀ yìí tí wọ́n ti sá lọ wọ́n ní ọwọ́ padà tẹ̀ wọ́n nítorí iléeṣẹ́ ọlọ́pàá bàbá ò lọ ni nígbà tí ẹni tí ó wá ń dúró gẹ́gẹ́ bí ẹni tí ṣe kọmíṣọ́nà fún iléeṣẹ́ ọlọ́pàá níbẹ̀ ohun tí ọmọ sọ̀rọ̀ ìyẹn DCP Usman Sheikh Adamu òun fi ọkàn àwọn mọ̀lẹ́bí olóògbé ọ̀hún balẹ̀ àti àwọn èèyàn tí ń gbé ní ìpínlẹ̀ Plateau wípé ẹ lọ fọkàn balẹ̀ ṣé ẹ rí ẹlẹ́bí láíláí kò ní lọ gẹ́gẹ́ bí aláre o nítorí pé iléeṣẹ́ ọlọ́pàá wọn ò rí dájú wípé ìdájọ́ òdodo ó fẹsẹ̀ múlẹ̀ lórí ọmọkùnrin Ibrahim Mbaya eléyìí tí wọ́n ṣekú pa bí gbogbo ọ̀rọ̀ bá sì ti ń lọ ẹ̀yìn mọ̀ pé ìkànnì lágelú kò ní jẹ́ tiyín odi sí

0: dúdúgbẹ́ ìròyìn àgbọ́kọ́gbọ́n.
1: Lẹ́bẹ̀ẹ́kẹ́ Allahumma lẹ́bẹ̀ẹ́.
2: Múlẹ́dì àlèmọ́m travelan tours ń dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ̀ bọ́gbà ní ìrìnàjò àjà tí wúmúra. Àmọ́ rírì yín o, bí ẹ ṣe ń fi gbàgbọ́ sanwó mọ́kà sanwó wúmúra sílé iṣẹ́ wa. Tọ́nà òsì jẹ́ káwa náà jàǹbá yín fúgbà kankan rí. Ẹ ṣé o, àlọ́ tó lọ ni ó máa jẹ́ o. Àwọn fi àsìkò yìí kéde ìjọba Saudi Arabia ti fi gbèdéke sí ọ̀rọ̀ hajj àti wúmúra àtọ́dún yìí. Ó máa jẹ́ 26 September 2026. Owó dẹ́wọ̀n náà ní mọ́kà. A fún yín nínú 8 million naira yín. Tara sàsàkàn sí wa lórí ìtàkùn àgbáyé www.manlandtravel.com. Telephone 08075752230 tàbí 07026862751. A wà ní number 1 Randall Plaza, Iriakari Estate, Olúyọ̀lé Extension, along Akala Expressway, Ìbàdàn. Number 31 New Court Road, Old Gbagi, Ìbàdàn. 5850 Indianapolis, USA. Number 1 YBA Complex, Sabo, Ìbàdàn. The Gas Shopping Complex, Ìyànàgọ́, Ìdíròkò, Border, Ogun State. Millions Multi-Purpose Plaza, Michael Collier Express Way.

0: ìlera lọ̀rọ̀ lóòótọ́ ìdí nìyí tí Betty Wellness Therapy fi ń sọ fún gbogbo ènìyàn pé ká mójútó ìlera ara wa aṣojú Betty wọ́n ń bẹ nílé agbẹ́ pẹ̀lú mi ẹ bá ń kí àwọn èèyàn tá ń gbọ́ wa.
1: A kí gbogbo àwọn èèyàn wa pé ẹ kú kalẹ̀.
0: Yes sir.
1: Láti ilé iṣẹ́ Betty Kangen Water. Ilé iṣẹ́ tó jẹ́ pé ìwòsàn la mú ní bàdà. Gbogbo ẹni tẹ́ ń gbọ́ ètò wa ní àkókò yìí.
0: Yes sir.
1: Ìwòsàn ààrẹ ṣe pàtàkì. In fact, òun number one investment ní ọdún yìí.
0: Okòwò àkọ́kọ́ tó yẹ ká mójútó ìlera ara wa ni.
1: Inú wa ń bi olè wípé kí ni nǹkan tí òun bá fínra. Bóyá o ti náwó sí.
0: Ok.
1: Tó wọ̀ pé wá wò pé òun tọ́bọ̀ òun ọ̀fẹ́ lọ.
0: Tọ́ yarí tọ́ la gidi pé òun ọ̀lọ́sẹ̀.
1: Bẹ̀rẹ̀ látọ̀ orí ìfúnpá gíga.
0: Ok.
1: Ṣúgà níní.
0: Ok.
1: Ojú rẹ̀ sójú ọmọ yọ lẹ́nu. Òun náà bira eléèrè. Bẹ́ẹ̀ tọ́ bá wo gíláàsì kan bóyá bóyá òkín lé sékéni.
0: Bẹ́ẹ̀ni
1: òkín lé ríran.
0: Ìyẹn lè ríran dáadáa.
1: Tọ́ bá lóògùn ò lè sùn. Oorun sì ní oògùn ni.
0: Oorun oògùn ni. Àwọn kan wá ń ṣẹ̀ṣẹ̀ ń lo oògùn ká tó rí oògùn sùn.
1: Bẹ́ẹ̀ni ẹlòmí ẹ̀yìn dàlámù. Ẹlòmí àìsàn tí ń ṣe apá kan ẹsẹ̀ kan. O ti ní iṣu.
0: Ok.
1: Ẹ̀yin náà ti mọ̀ pé bẹ́ẹ̀.
0: Àwọn míì wọ́n sọ fún wa pé mọ̀jẹ̀ nǹkan báyìí mọ̀jẹ̀ nǹkan báyìí mọ̀jẹ̀ nǹkan báyìí o ò lè jàgbà dúdú ta o ò lè jẹ kí
1: ni kan. Inú ọmọ kan wọ́n ní inú kan nu wọ́n ní kí é lọ ẹ mọ mánéjì ẹ ni kò sí àìsàn kan tí ò ní ọ̀nà àbáyọ.
0: Tí ò lọ́nà àbáyọ.
1: Èèyàn lè mọ ti ìpàdé ẹ̀.
0: Mọ ti ìpàdé ẹ̀.
1: Ẹ mọ̀ bọ̀ wá sí Betty Kangen Water. Ṣé ní Betty Kangen Water.
0: Tí wọ́n tún ń pè ní Betty Wellness Therapy.
1: Bẹ́ẹ̀ni a ní oríṣiríṣi machine. One a ní Kangen Water fún ìwòsàn. Ìyẹn ni. A wá ní oríṣiríṣi machine fún ìwòsàn. Láti orí therapy 90.
0: Ok.
1: Therapy 90 yẹn ẹ lè wá lò fọjọ́ mẹ́sàn-án tàbíjọ́ mẹ́ẹ̀ẹ́dógún.
0: Ok.
1: Ẹ lè rà sílé.
0: Fúnra yín.
1: Bẹ́ẹ̀ni aláṣẹ Betty Kangen Water wọ́n wà lára àwọn distributor tó ń distribute therapy 90 machine ní Nàìjíríà.
0: Ok.
1: Then a tún wá ní quantum machine a ní quantum mat. Quantum machine yẹn sà ó ní iná méje iná kan wà fún oríṣiríṣi àìsàn tó bá ń ṣèyàn.
0: Bípè níjà ara kọ̀ọ̀kan bá ṣe rí
1: ni wọ́n sọ irú iná tí wọ́n á tàn. Níṣẹ́ tó bá ní ẹ̀yìn dídùn wọ́n sì rí ẹ̀bà pé ayín ni ó. O ti norí iná tó wá tàn síbẹ̀.
0: Iná yẹn ó dẹ̀ mú
1: fún. Ẹni yìí wọ́n ní ikú rẹ̀ ga. Ẹ̀wọ́n yóò ní ẹ̀jú. O ti ní irú iná
0: tí wọ́n á tàn sí.
1: Ẹ ó ní liver problem. Akéde rẹ̀ kò ṣe dáadáa. O ti ní irú iná tó wá tàn sí.
0: Ok.
1: Wọ́n ní machine lóríṣiríṣi. Àárín wa ni distributor àwọn machine Nigeria.
0: Ok.
1: Lábẹ́ bẹ́ẹ̀ a tún wá láwọn international product láti China.
0: Ok.
1: Ajẹ́ sọ méjì péré.
0: Ok.
1: Number one ni oògùn ẹ̀fọn. Vmax mosquito repellent.
0: Oògùn ẹ̀fọn.
1: Gbogbo ìyẹn ẹ̀yìn aláta ẹnu ọmọ kó ń bẹ̀ ní oases.
0: Káwọn náà máa tún ta.
1: Ṣé ẹ ní oògùn ẹ̀fọn yẹn sà? Ẹ kàn spray sára yẹn bíi perfume ni.
0: Oògùn ẹ̀fọn spray sára. Bẹ́ẹ̀
1: ni bíi pef ni. Kì í pààyàn lára. Ẹni wuyẹ tẹ́ bá ti lọ ẹ̀mọ̀mọ̀ jáde. Tẹ́ bá lè tẹ̀sára yín lẹ́yìn 8 hours.
0: Ẹ̀fọn máa ń ríyàn sáni.
1: Ẹ̀fọn máa ń ríyàn sáni. A tún wá ní Ganoderma coffee tea.
0: Kí ni iṣẹ́ yẹn?
1: Ṣé rí Ganoderma coffee tea yẹn? Eléyìí ṣe àwọn coffee tó ní caffeine o. Ganoderma coffee tea la pè.
0: Ok.
1: Ó ń ṣiṣẹ́ fún immune system wa.
0: Ok.
1: Ó ń ṣiṣẹ́ fún kidney wa. Ó ń ṣiṣẹ́ fún liver wa. Ẹ̀kan sára tẹ́ bá ti fi bóyá ẹ fẹ́ mu tea. Ẹ̀yin àgbààgbà tẹ́ ti lé 40 ẹ̀ ní ìdí ṣúgà mọ̀. Ẹ̀yin ra Ganoderma ẹ kàn jí láàárọ̀ ẹ mú kan epo. Ẹ lọ bí ṣe wá dé wá rẹ̀ yín. Kẹ tó sùn.
0: Ẹ mú kan epo.
1: Ẹ mú kan epo kẹ lọ sùn. O máa ń ṣiṣẹ́ fún stress. Ẹ wá check wa ní Betty Kangen Water or Betty Wellness. Fún gbogbo àwọn kan tá a ti dárúkọ yìí. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé. Ẹ̀yin ó sì wá ní ọ́fíìsì wa. Betty Kangen Water wà ní number one. Providence Estate.
0: Sitaga bus stop.
1: Sango Eleyele
0: Expressway. Nibadan. Ok.
1: Wọ́n yẹ wà ní Poly Ibadan. Tàbí wà ní Eleyele. Ẹgbẹ́ ọ̀kadà.
0: Ok.
1: Ẹni ẹ lọ sí Sitaga bus stop. Lábẹ́ gíńlá yẹn. Tá a máa ti drop yín. Fònà sódì kejì.
0: Ok.
1: Ẹ ti rí Betty Kangen Water.
0: Ok.
1: Ibẹ̀lẹ̀ ń lọ. Ẹ pọ̀ sórí nọ́mbà yìí.
0: Ok.
1: 08037
0: 23235656. Ẹ tún pè.
1: 08037 0202 23 2356. Ago mẹ́sàn-án àárọ̀. Sí márùn ìrọ̀lẹ́.
0: O ni wọ́n fi ń
1: hópin. Monday to Saturday.
0: Ok.
1: Ẹ yọjú sí wa àlàáfíà wa.
0: Ó dà bọ̀.
2: Lágelu FM, Jagaba Agbogbo Rétíò.

0: tó ẹ̀yin ara ilé ẹjẹ́ ká tún máa kí adágbére ní àlọ́pẹ́ àpàdà àbádúpẹ́ lọ́wọ́ ọlọ́run bá tún sì dé nìyẹn àtàwa àti àjọ wà ní orí ètò lónìí gbogbo ibikíbi tẹ́ ti ń gbọ́ wa ilé lẹ ti ń gbọ́ wa ní ọjà níbi iṣẹ́ ní. Iṣẹ́ ni ibikíbi tẹ bá wà ìjẹkámà kí n pé lágẹlú àti dẹ́ o gbẹ́ngàn ọláìwọlá lórúkọ tèmi fọlọ́kẹ́mi máa ń tèmi náà ó wà bí tó ń dẹ́dẹ́ kó kàn dúdú I don't understand.
1: Ó dẹ́dẹ́ kàn dúdú but Mega just called me monk ilé ọ̀tún mọ́ngàládùn.
0: Orí mega ò mọ nǹkan tó ń ṣe. Kí máa pẹ̀ mọ́ kò pé lójú mi náà.
1: Kò
0: pé lójú mi. Kò pé lójú mi. Ó ṣe máa pẹ̀ ní mọ́nkì ṣé mọ́ tó pè mọ́nkì lè ṣá.
1: Mo
0: gbọ́ kíní ẹ̀ nínú ṣé kí lorúkọ móvì yìí ṣaworo dé. Yes.
1: Ṣaworo dé.
0: Yes ọmọ Bukki Wright àbí ọmọ kan tó wà lọ́dọ̀ Bukki Wright mọ́nkì lè. Ọmọ sábà máa ń pe àwọn ọmọ tó máa ń wà lọ́dọ̀ èèyàn
1: tó máa ń ṣiṣẹ́
0: ọmọ kékeré mọ́ kele bí ó ti borí jẹ́ kó dé.
1: Bóyá mọ́ kele ló wá sọ bóyá mọ́ládùn ló wá sọ bóyá kẹ́ńkẹ́lẹ̀ wù ó ṣàṣọ nǹkankan.
0: Kò lè jẹ́
1: mọ́ kele. Ẹ ṣá máa bá wa máa gbà bẹ́ẹ̀ bí ẹ mọ̀ pé lánàá a ṣàlàyé fún yín pé àwọn ọmọ wa kan wà tó yẹ pé àwọn náà fẹ ṣe bí ele wọn dẹ fẹ jù wá lọ bọṣẹ mọ wípé baby steps nígbà míì téèyàn bá gbé ìyàn aṣubú olódífá fún màṣẹ asikọdọ láyà bí kí ló sọtọ ní ìsìnkọlọ kó ṣàánú fún wa ní akíngbogbo etí tó ń gbọ wà àtọjú tó ń wọ wà káàkiri gbogbo àgbáyé wípé ẹ ṣeun ẹkú àmójúbà wa ẹ ṣeun ẹkú wà dúró ti wà ẹ ṣeun ẹkú etí gbọ wa ní gbogbo ìgbà ẹkọ ní lágẹlú 96.7 FM ibẹ òun náà lẹ ti ń gbọ wa lọsànán tòní òní tó jẹ ọjọ kẹfà oṣù kẹjọ ọdún 2026 adúpẹ lọwọ ọlọrun ọba fọlákẹmi máa ti lórúkọ tèmi ọkọ mi àgùntàn tàṣọlọ.
0: Just me ẹni wọn tó bá ti sọ lójú ẹ̀kan tí bá ti jọ lójú ẹ̀.
1: ojú àgùntàn tàṣọlọ lójú ojú àgùntàn tàṣọlọ lójú mi rá ọ̀dá.
0: anything tó bá ti sọ ni.
1: adun maradan ẹni tí obìnrin.
0: Èrò má lọ bẹ̀yẹn o.
1: Kí má lọ bẹ̀yẹn.
0: Pẹ́ bẹ̀yẹn lẹ̀ bí sákúlà ròdù ni má
1: jẹ́. Kìfilẹ̀ kìfilẹ̀ 75 àgbọn
0: 51 50. 500.
1: 500. Gbẹ̀ngà oyatọ.
0: O sòrire.
1: Ọkọ̀tẹ̀ o sòrire. Pópó àbí wọ́n tó. Àjọwọ̀n bíi náà ni àjọwọ̀n wà bíi náà ni àwa la máa wá ẹ̀yin náà la máa bá lágbára ọlọ́run àlàáfíà yín ò dẹ̀ ní kùdánù bíi ti èlùbọ́. Gbogbo àwọn tó dẹ̀ ń wùjọ ọlọ́run fún kankan àbí kejì bóyá ibìkan ló ń dùn ibìkan ló ṣe díẹ̀ kíní kankan ni ọlọ́run alá oní àlàáfíà ẹ̀yà fi ọwọ́ àlàáfíà àfi bá oníkálukú ní gbogbo tá a ti fẹ́ wúwa wá tàdé tí ń sọ pé àpò iṣẹ́ wa ṣò báyìí torí sí orí tí àpò bá ṣògùn ó tó kálàáfíà dínkù. A tún ru gangan lágbára olóngbò àwọn tó ń ṣòwò wọn aṣòwò.

0: Bàbá ètò.
1: Bàbá Ìbàrúbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
2: Lára ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà ni ìgbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrúbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá a ti ń lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọlé egun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn dédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yí ó máa kọ́yàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrúbá ọba Isanra ìyànà UBA bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adéríbú gangan adójúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111 irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bù bí èlùbọ́.
3: Ṣégbà àti ṣe ní yàrá òkè lọ́jọ́ wọn ni. Ẹ̀mí olóòrùn yóò tó ń bà lé àwọn ìránṣẹ́. Pẹ̀lú gbogbo òṣìṣẹ́ nínú ìjọ Ọlọ́run láàrin ọjọ́ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀. Bẹ̀rẹ̀ láti Wednesday 12 bí Friday 14th August 2026. Pẹ̀lú ìpè Ọlọ́run tó dájú lórí ìránṣẹ́. Prophet Akinbíyìmá 2026 Apostolic Meeting. Ìlú náà darapọ̀ wá gba agbára Ọlọ́run fún iṣẹ́ pàtàkì tó wà níwájú rẹ̀. Kí ewu àkókò yìí má baà kó dànù. Ìwọ náà ò lè ṣèdàyọ̀. Ọjọ́ Wednesday 12 bí Friday 14th August 2026 láago mẹ́sàn-án òwúrọ̀ 9 AM. This is more than a meeting. It is a divine encounter with God through his anointed servant, Prophet Akinbíyìmá 2026 Apostolic Meeting. Ọjọ́ Wednesday 12 bí Friday 14th August ni láago mẹ́sàn-án òwúrọ̀. Lẹ́mi olórin yóò fi máa bàlẹ́ gbogbo àwọn ikọ̀ rẹ̀. Àtòṣiṣẹ́ nínú ìjọ̀rọ̀ wọn lágbára. Gbogbo ẹ̀ ní Christ Power Bookstore, Adégbàyí Ife Ìbàdàn Express Road, Ìbàdàn, Eagles Association of Ministers, ló ṣe àgbátẹrù ẹ̀. Ìwọ náà wà gba agbára kó o lè ṣe tayọ.
4: On Lagilu FM 96.7.
5: Ẹ kábọ̀ padà ẹ̀yin ara ilé látòjọ́ ọjọ́ má gbàgbé nípa ti káàṣẹ ta ní pé fẹ́ play *347*1004*2#.
6: Ó ti fẹ́ pé ń kàn mí ni
5: so òun la ní pé kẹ́ ẹ lọ play láìpẹ́ láì jìnà ọ́ máa píkẹ́ bó ti sọ fún yín àǹfààní tẹ́ máa rí pé ti ẹ play káàṣẹ during this time ẹ ti mọ àwọn àǹfààní àwọn incentives tó wà bẹ̀. Fọlákẹ́
6: call tẹ wọlé ẹ ti lè pé padà god no mọ̀ yí pé ẹnìkan fẹ́ pè é sí ọ́ because wọ́n fẹ́ sọ nǹkan tó wà nínú wọn mú wa nílé fún yín lọ́sàn tè.

0: yìí ajá ń gbẹ ni.
1: Àbí.
0: Ẹ̀dọ̀rí ẹ̀dọ̀rí ìwà yìí sùúrù kò lè jẹrí ọkọ.
1: Àbí.
0: Kò lè jẹrí ọmọ rẹ̀.
1: Àrẹ lè gbóná o.
2: Lọ́mì ọ̀ bí Gbẹ̀ngà dà mà.
1: Àìkọ̀ǹkọ̀. Àìkọ̀ǹkọ̀.
2: Ọ̀ bí Gbẹ̀ngà dà.
1: Àìkọ̀ǹkọ̀.
0: Ẹ̀yin ò lè gbárúwẹ̀.
1: Àti láti náà ẹgbẹ́ náà ní
2: ẹgbẹ́
1: Atidegbe
2: ko stop e.
1: But the fact
2: and this is 2026 my brother in case you forget.
1: Ṣé ni sọ̀rọ̀
2: ló ṣẹlẹ̀ ṣẹ́rù lẹ fẹ́ yìí lágbólé yín kó lọ mẹ́rù wà náà
1: ó ṣe máa fẹ́tì ẹ̀ mi ò ní kò jẹrù.
3: Ọmọ ìyá ẹlẹ́gùsí.
1: Ọlọ́run ṣeun.
2: Wọ́n máa pè padà. Wọ́n máa pè padà. Mr. Sunday ni I'm too sure.
1: Olúwa tó sìn.
0: Hello ma.
2: Yes mommy, mo n gbọ yin.
0: Hello.
2: Mo de wa n gbọ yin. But just in case te ba fe try pada 0912 370 8675.
1: So for your mind, the same right, I the same right, Abi.
2: The same right and privileges. No, with if, PhD. No.
1: Sorry, if we are trying to let you people take a can ni a level of kimofepe now.
2: No, nisuru. Check 2026 la wa, igi 2620.
1: Yeah. Ọlọ́run bẹ̀bí tàtijọ́ àwa láàṣẹ náà bí tàtijọ́ ni nothing changes.
2: I don't know who wrote the whatever constitution for you but you are right my brother you are wrong. Absolutely.
1: I'm your brother Abi.
2: Ẹ̀lọ́ Ẹ̀kásán.
0: Ẹ̀lọ́ Ẹ̀kásán.
2: Mọ́mí ṣé bẹ́ẹ̀ náà ṣe ń gbalẹ̀ lébọ́lẹ́tì ń bá wa sọ̀rọ̀ kí lórúkọ yín.
0: Àgbà ṣe é sí ni mo ti ń sọ̀rọ̀ mọ́mí alọ́kàn ló ń sọ̀rọ̀.
2: Mọ́mí alọ́kàn ṣàlàfíà lẹ́
0: àlàáfíà ni mo
2: wà. Mọ́mí mọ́mí
0: látàyébáyé ló ti rí bẹ́yẹn.
1: Ẹ mà gbà mí o.
0: Oṣù tá a fẹ́ ṣe sí
1: orítọ́sìrín
0: mú wáyé nìyẹn. Tẹ́bá wá ní ẹ̀gbà kò sálàáfíà nù lé. So àfi ká gbà kádẹ̀ máa bẹ Ọlọ́run
1: kọ́
0: náà
1: dá
0: ọmọ wa sí kárí lè jèrè yẹn lára wọn.
1: Ọkọ ẹ mo jẹ when I talk you listen.
2: Mami show her right kọkùnrin maa sọ pé ti maa sọrọ kò dákẹ́.
1: When I talk you listen. Wà á jẹ́ kí n land ó rude.
0: Kò sí nǹkan tá a fẹ́ ṣe sí.
2: Wọ́n mẹ́ stop nǹkan tá a lè ṣe sí wa.
0: Bọ́ bá wá yarí gan-an tó nǹkan bá wá. Tóun náà bá tún wá yarí wọ́n ẹ̀sẹ̀ tún wá tó wà lẹ́yìn. Ilé gan-an gbẹ́dùn ká má sọ mí.
1: Bó ṣe wà yìí tí ń bá àwọn ọmọ lọ́wọ́ sí kò ní lè sùn kò ní lè jẹun.
2: Pẹ̀lẹ́ ọwọ́ kí ìlú mọ̀.
1: Ó ti dáa.
0: Ká máa gbàdúrà ní kọ́lọ̀ dá ọmọ wa sí kájèrè
2: yẹn lára wọn. Kò sí wàhálà mọ̀ ní ọlọ́kọ̀ ẹ ṣe tẹ̀pẹ̀ wa. Èmi ò mọ̀ pé báyìí ni.
1: O mọ̀ pé ogun láyé.
2: Ó máa stop ẹja lójú ọjà.
1: Ìgbà ló máa stop.
4: Lajiliwa FM 96.7.
5: Gágàágà.
6: Ganusi.
5: Gbogbo ọ̀yà nípínlẹ̀ lódù. Ṣùgbọ́n ọjọ́ tí ọ̀yà tó jẹ́ odù ọ̀yà bá farahàn. A rí pẹ̀lú àpẹẹrẹ ní. Ganusi Herbal Mixture. Àgbà ògùn. Amára sọjí. Káfọ́gidi ewé àtẹ̀gbọ́ ṣe. Yọ̀ lọ́tínú. Ganusi. Faraba wo dẹ̀gbìnrin tó ń gùnfẹ̀ ní tẹ̀lé. Ganusi Herbal Mixture ni ó gbẹlura. Bínú kú tínú ń kún gbòdògbòdò. Tí san ara gbogbo fẹ́ ṣiṣẹ́ pé. Torí kéríkì ara ń roni. Láti jókòó dìde fúyàwó àdàgíraṣẹ́. Ó ń rẹ san ara díẹ̀ díẹ̀ nu. Yá sàwárí egbògi Ganusi Herbal Mixture. Bó o sì fẹ́ da lábùkù lọ́dọ̀ olólùfẹ́ rẹ̀. Bọ́ba dẹrẹ alẹ́. Ganusi Herbal Mixture ni ó gbẹlura. Ẹran rẹ ó sì lé kan sí lórí òkèlè. Gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ara fífọ̀ dànù. Mára fúyẹ́. Ganusi Herbal Mixture làgbàde fún o. Tòbára ni ọgọ́ta ọdún. Tó tún gbọ́ ọmọdé níyàwó. Tára rẹ̀ tún ta kútúkútú. Irúfẹ́ Ganusi Herbal Mixture ló gbẹlura. Ganusi Herbal Mixture ó tún wà káàkiri ilé ìtajà oògùn àti lágbéni káríkárí. A sì ń wá alágbàtà jákèjádò ilẹ̀ Nàìjíríà. Ganusi Herbal Mixture Faskeni Nigeria Enterprises ló ṣe. Ìdojúkọ NNPC filling station lẹ́gbẹ̀ẹ́ bridge Ọlọ́nkẹ́mi Lagos Ibadan Expressway Mbàdàn ló wà. Telephone 08081689617 Ganusi ló kára ó ta kẹ́bẹ́. Gágàágà.
6: Ganusi. eti yin melo gbogbo eyan pinle oyo white stone souvenir lo ran mi sin yin lori gbogbo eyan to ti lukan wo lu ibadan te ni kan re se te si nilo souvenir lo se re se to je original pambele te le lo ninu le te le fi sebun fawon oni nawo gbogbo lojo ayeye won bi ariya gbeyawo oku agba ojo bi isile ati fun awon omode ka so die ke le mo po jagide yapa high quality stone mix blender garatin belori stone mix blender wow stone mix yam panda aso su di yan le yo soka back to school items souvenir bags high quality stainless pots ti doctor recommend pe ka ma lo ni rasiko yi present iron awo gba lori lori sirisi abomo for 7 dish rechargeable fans gbogbo rin se to wulo fe yin ketra solar fan ohun elo ni kitchen ati ninu le o si wo yin ka ba yin set up kitchen yin atun le ba yin se ti gbogbo color o si jora onkulele for the original souvenir pe ran le ma lo si white stone souvenir ide ape odudua building directly opposite nnpc filling station ide ape ibadan bu raja lopo o le pe 08069134989 08069134989 white stone souvenirs debi raja.
7: To care for those who once cared for us is one of the highest honors. To therefore give highest care to our elderly, Emerald Comfort Home is your sure bet. Oh yes, established to provide total care for our aged parents, the elderly. From time to time, Emerald Comfort Zone is your trusted allies. Itoju agbase koko se pataki. Bo se wa wu yin lokan lati setoju arugbo yin. Sugbon ta yo si be gele le se ma janfani e ni Emerald Comfort Home. Won mo tarugbo nfe, won mo nje to ye won, won ma to ya ki won gba toju to fi mu ayewo ilera lore kore won mo ru fe ire tarugbo se won si masiko to ya ki won nora Emerald Comfort Home opero ja itoju arugbo lo wa nle gele bi won ti se loke okun e kan si Emerald Comfort Home loni ni Ajinde 1 Road 2 Junction beside Transformer off Liberty Academy Road Akala Expressway Ibadan please call 090-7895-7698 email emeraldcomforthome@gmail.com Emerald Comfort Home exceptional care in a place you can trust.
8: Kini arun bayi abi esile igbonse ele ni
9: wo sile igbonse ele
8: en to ba wa se nba mi yen ni ko se daada lati gba ti won ti gbokude ni gbogbo eyan ti fowo dimu
10: teyan gbo nipa graceful rest funeral home ile ise ti nba ni se nba mi oku ti won tun ba ni gboku pa mo digba teyan ba fe oni run be furu ni ogbe koda awo re oni yi pada awon ara ilu oyinbo won oje fi esere ti ba fe se nba mi e tawon eyan fo dimu ni bi oku eyan yi to ge graceful rest funeral home ni e ma bo won ni ambulance lati fi ba yin gbe oku debi te ba nfe owo ti ogara awon band boys and bear wa be si fe ra ibusun le kan casket e ma bo loni ran lowa private burial land ile esiku aladani wa be si ni an se postmortem ile se graceful rest funeral home wa ni onara hospital complex jegede olu layo amuloku akara road ibadan telephone 08143504426 ati 08076262803 ile se graceful rest funeral home loni ojo gbogbo wa ni odale
11: Tell me how you like it. That bad shit. Not to do Monday. How
12: every
11: weekend
12: you want to go back to Lagos and go to
11: Eto, Tomo Ludo, Lori Lagelu 96.7 FM, Tumo Nora, Yoleko Tun, Nibu Bojo Friday, Nago Konson, Lu Kola Wale Adeni, Kola Dex International, Niyo Mago Akiri Labo Sabo, Abala Kokon, Labala Uwambe, Tatsima Soro, Lori Awon Koton Shele Lagbo Aliyan, Abala Ikeji, Labala Pepede, Abala, Tuma Ma So, Nipo Niru Rosho, Tali Maju, Tali Mate, Lagbo Uwambe, Abala Keta Ewewe, Nyabala Eoda, Nibe, Let's Ma Bele Oniru Onje, Nifesi tefe jeni pati Epade kola wole adeni Kola Dex International Bajo Friday ose yi Lago konson Oma talenu bi noodles 100 naira Pe lata rodo 1000 Owa me Ta Oma super

0: wings of professionalism and integrity. Check out our products, their eloquent testimonies in the media world.
1: Hello people, my name is Feromi Oladejo. I'm highly delighted to be one of the graduates of Splash FM Media Academy. I was taught on how to become a professional broadcaster.
2: I am Raphael Akinyemi. I am privileged to attend Splash Media Academy, where my potentials were discovered and refined by our tutors.
3: Hello guys, Nkechi Adeniroye. I am happy to be a product of Splash FM Media Academy because my eyes were opened to the standard of broadcasting during training with even the theory and practical aspects. I would recommend Splash FM Training Academy if you want to learn the nitty-gritty of broadcasting.
0: You also do not want to waste that raw talent you got. Make it refined and polished at Splash FM Media Academy. Within 10 weeks, we'll train you on how to become a professional broadcaster. Pick up a form today at Splash FM Media Academy, White House, Fenile, Ibadan. Telephone
4: 0807-112-4000. 0807-112-4000.
0: New session will soon commence. Splash FM Media Academy, promoting media integrity.
5: Bàbá Ìbàrúbá Oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
6: Ẹ̀rọ ó di pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí wọn ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrúbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àrùmọ̀lé egun làkú ègbé. Àbí kọ́ ọmọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn dédé bí etí bá ń wòye. Àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ̀n rírì. Àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa. Àbí kò yìí ó máa kọ́ ọ̀yàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrúbá. Ọba Iṣan ara ìyànà UBA Bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan. Adojúkọ People's Girls Grammar School 08033881008 àbí 07018211111. Irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín. Àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù gbù bí èlùbọ́.
5: Bàbá Ìbàrúbá Oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
6: Ẹ̀rọ ó di pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí wọn ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrúbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àrùmọ̀lé egun làkú ègbé. Àbí kọ́ ọmọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn dédé bí etí bá ń wòye. Àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ̀n rírì. Àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa. Àbí kò yìí ó máa kọ́ ọ̀yàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrúbá. Ọba Iṣan ara ìyànà UBA Bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan. Adojúkọ People's Girls Grammar School 08033881008 àbí 07018211111. Irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín. Àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù gbù bí èlùbọ́.
7: Miliki special. Ajá balẹ̀ ètò tuntun nẹ́nẹ́ pẹ̀lú àwọn boys ọlọ́run tí ò dérò ní Rẹ̀mí àti Rẹ̀mí. Rẹ̀mí Adesina Big Man Presenter pẹ̀lú Rẹ̀mí Babajide MC General láago mẹ́rin kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún di aago mẹ́fà ìrọ̀lẹ́ ní gbogbo ọjọ́ Ẹtì Friday ní ìtọ́ni Ládélú 96.7 FM Entertainment Program.

0: èyí lè gbèsè àwọn aláṣẹ àtàwọn aláṣẹ nílé ìwé wa gbogbo aládùúgbò àtẹni kọ̀ọ̀kan lórí ìṣẹ̀lẹ̀ náà àtẹni wọn jí gbé àtẹni ajẹyàn rẹ gbé ìjọba ń rọ ọ kó fóun tó kẹfin ìwé ìmọ̀ràn àtàkíyèsí rẹ àdírẹ́sì rẹ àtọ̀hún ìdánimọ̀ rẹ tòótọ́ ìjẹ́rìsí ẹmu wá tààràtà sí commission office secretariat ìbàdàn tàbí sórí email ọyọ state judicial oríire abduction@gmail.com látàsìkò yìí títí dọjọ́ kẹrìnlá oṣù kẹjọ ọdún 2020 26 erongba joba apinle oyo labi akoso engineer oluwaseyi makinde ni pe iru isele be won mo tun ba waye mo olukede barrister mrs olaminde sandra tella secretary of judicial commission of inquiry mafoya lati tu asiri nto kefin abo to peye nbe fun
1: la la la la gelu efe jagaba gogo retio

ètò kan ètò kan tó fún àwọn ìyá lọ́jà láǹfààní láti sọ àwọn àdojúkọ wọn àtò gbogbo tó lè mú kọjọ́ ó dùn kájí ó sì tún máa wọgbá ètò àgbájọwọ́ yóò máa wáyé ní ìkànnì lágelu 96.7 FM ní gbogbo ọ̀sán ọjọ́bọ̀ Thursday ní déédé agogo méjì ó kọjá ìṣẹ́jú márùndínlógún ètò àgbájọwọ́ ìyámọ̀pọ̀ peace women and youth development ló ṣagbátẹrù ẹ̀ rich bow foundation abuja ló ṣe onígbọ̀wọ́ ẹ̀ àgbájọwọ́ la fi ń sọ̀yà àjèjú

kí àti àwa àtẹ̀yìn ká tún jọ gbúrò ara wa lórí ètò kan ètò kan ètò eléyìí tá à ń pè ní àgbájọwọ́ àgbájọwọ́ náà ló jẹ́ ètò pàtàkì eléyìí tí àwọn tí wọ́n jẹ́ obìnrin ọlọ́jà ní ìpínlẹ̀ ọ̀yọ́ gbogbo obìnrin pátá tẹ́ ẹ mọ̀ tí wọ́n jẹ́ ọlọ́jà àwọn ni wọ́n mà kóra wọn jọ tí wọ́n sì wí pé a kì í dákẹ́ kú a kì í wò sùn dáràn wọ́n ní bí èèyàn bá ti pa ẹnu rẹ̀ dé ìgbà míì náà àyànmọ́ àti ìpín yóò pàdé ni a close

jẹ́ obìnrin tí wọ́n mójú tó èyí tó sì yẹ kí àwọn èèyàn kí wọ́n gbọ́ èyí tó yẹ kí àwùjọ mọ̀ èyí tó yẹ kí ìjọba kó mọ̀ ni wọ́n bá kó ara wọn jọ pé àwọn kúkú máa ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún láì kí í ṣe pé bóyá èèyàn kóra jọ láti máa lòdì síjọba o àmọ́ nǹkan tó ń dùn èèyàn gẹ́gẹ́ bí obìnrin nínú ọjà òun náà ni àwọn tí wọ́n jẹ́ obìnrin ní ìpínlẹ̀ ọ̀yọ́ ni wọ́n kóra wọn jọ lé lórí àgbájọwọ́ òun náà ni ètò ọ̀hún bẹ́mi bá ti sọ wípé àgbájọwọ́ ò nílé àti ẹ̀yin tẹ́ bá ti fẹ́ wá máa bá wa dá sétò yìí ẹ̀yin ó kàn máa dáhùn ni wípé à ń la fi sọ̀yà tí n bá tiẹ̀ tún wá sọ pé àjèjì ọwọ́ kan kò gbẹ́rù dórí ẹ̀yin náà ẹ ti mọ bó ti ṣe ń lọ nílé ń bẹ̀ yẹn lórúkọ ọlọ́run ọba ọ̀gá àgbà ọlọ́run tó ni gbogbo wa ọlọ́run tó fún wa láǹfààní àti oore ọ̀fẹ́ tó pọ̀ gbáà láti pé káwá tí yín ká tún ti jọ pàdé lónìí ọlọ́run tó fún wa ní ẹnu láti lè máa sọ̀rọ̀ tí ó sì ń ṣàánú wa pé kí ìsọkúsọ kó mọ̀ jáde ńbẹ̀ ọlọ́run ọba tó fún wa ní àlàáfíà torí bẹ́yàn bá fẹ́ dòkun tó bá fẹ́ dọ̀ṣà tí ò bá sí àlàáfíà kò ní ilé dábàlúwẹ̀ gangan tí gbogbo ọjọ́ òfin lọ lórúkọ ọlọ́run ọ̀hún òun náà ni mò ń kí gbogbo àwa tá à ń gbọ́ wa níkànnì lágelu 96.7 FM òkè gájòkè pé a kú dédé àsìkò yìí tó bá jọ̀sán lẹ̀ wà níbi tẹ́ ẹ ti ń gbọ́ wa ẹ káàsán. Iléeṣẹ́ rédíò àmìjìjì eléyìí tó jẹ́ ẹlẹ́bùsẹ̀bù èyí tí wọ́n ń gbọ́ wa káàkiri gbogbo ayé ni ọlọ́run ọba òun náà ló sì ní gbogbo ọlá yẹn àdẹ̀dá padà fún ètò yìí tá a mọ̀ sí àgbájọwọ́ òun náà ni ìyá mapo center for peace women and youth development ni ó ṣe agbátẹrù rẹ̀ ti Erich Bowl foundation ní ìlú Abuja tí àwọn náà sì dúró gẹ́gẹ́ bí onígbọ̀wọ́ àmọ́ àwọn tó dúró gan gẹ́gẹ́ bí èjìká eléyìí tí ò jẹ́ ká ṣó yẹ̀ lọ́rùn lórí ètò yìí ó ní gbogbo àwọn obìnrin tí wọ́n jẹ́ obìnrin ọlọ́jà nípínlẹ̀ ọ̀yọ́ tí wọ́n pawọ́ jọ tí wọ́n pamọ̀ pọ̀ tí wọ́n jọ dúró gan gẹ́gẹ́ bí èjìká eléyìí tí kò jẹ́ ká ṣó yẹ̀ lọ́rùn ètò eléyìí tá a pè ní àgbájọwọ́ lórúkọ ọlọ́run ọba ọ̀gá àgbà yìí àti àwọn tó ṣagbátẹrù tó ń tonígbọ̀wọ́ ó ní èmi Fọláṣadé Àjàlá ni mò ń kí wa wípé ẹ káàbọ̀ sórí ètò àgbájọwọ́ lọ́sàn-án tòní a tún máa mú nǹkan gbọ́ eléyìí tó jẹ́ ní tó ń dun àwọn obìnrin tí wọ́n jẹ́ oníṣòwò nípínlẹ̀ ọ̀yọ́ tó ń dùn wọ́n lọ́kàn wọ́n sì ní wípé wí tiẹ̀ kò sí ní tó ń jẹ́ wí tèmi dèmi ó ń tọ̀hún ó kọ̀kọ́ sọ tiẹ̀ ní kó tó lọ yóò ṣàlàyé ọ̀rọ̀ ara rẹ̀ báyìí kó tó di pó lọ àmọ́ kọ́ wa máa fi ṣẹ́ rányàn pé wí tèmi dèmi ìdí nìyí tí gbogbo àwọn tọ́jú obìnrin ọlọ́jà ní ìpínlẹ̀ ọ̀yọ́ tí wọ́n fi kóra wọn jọ mo kí yín o ẹ káàbọ̀ sórí ètò àgbájọwọ́ bí ẹ̀yin bá ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa bí ètò yẹn bó ti ṣe lọ náà nù ni ṣùgbọ́n o àsìkò máa ń wà lórí ètò ọ̀hún àyè sì máa ń wà láti pé kí ni o láti pé kí oníkálukú kí wọ́n bá wa dá sí ta bá gbé wá sórí ètò náà ní bí àwọn tá a bá gbà lálejò tí wọ́n sì máa ṣàlàyé tájọ máa fi ọ̀rọ̀ jó omi tóóró ọ̀rọ̀ ntẹ́yìn náà bá wá rí sí i láti lé ẹ láǹfààní o torí kò sí bojúbojú ńbẹ̀ oníkálukú náà láǹfààní láti sọ èrò tiẹ̀ àti bí n tó rò lórí nǹkan tá a gbé wá gan bó ṣe rí lọ́nà ọ̀dọ̀ tiẹ̀ ká tó wá dánu dúró ná ẹ mú gègé yín àti kálámù pẹ́ẹ̀nì nìyẹn àti ìwé yín tí ẹ kọ̀ nǹkan lẹ̀ sí nọ́mbà lẹ́ẹ̀kọ́ o ẹ̀kọ́ nọ́mbà ìbáraẹnisọ̀rọ̀ yìí sílẹ̀ nọ́mbà tẹ́ fi pè wá wọlé nígbà tá a bá dàrin gbogbo ètò kan torí àwọn èèyàn sọ pé wọ́n máa ń sáré pé ìgbà míì àwọn kì í ráyè wọlé ẹ farabalẹ̀ kọ́ báyìí kẹ́ ẹ wá máa farabalẹ̀ tẹ́ lásìkò tí ẹ bá ti wá fẹ́ pè wá sórí ètò nọ́mbà náà ni 09123708675 ẹ gbọ́ lẹ́ẹ̀kan sí 09123708675 òun lẹ̀rẹ̀ ọ̀bára ẹni sọ̀rọ̀ ilé ìtẹ́ fi bá wa sọ̀rọ̀ tẹ́ pè wọlé gan-an tí ó sì wọlé ní tààràtà kò wá ní lẹ́jọ́ nú tó bá jẹ́ pé láti ilẹ̀ òkèèrè lẹ́yìn ti fẹ́ pè wá láti bá wa dá sí ta fẹ́ gbé yẹ̀wò lórí ètò lónìí ẹ lè pè wá sórí ẹ̀rọ ọ̀bára ẹni sọ̀rọ̀ ti +234 814 249 1006 ẹ tún gbọ́ lẹ́ẹ̀kan sí o +234 814 249
1006. Ẹ ṣeun tẹ wa nbẹ fun wa ṣe n pada abọ.

ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wa níkànnì lágelu 96.7 FM òkè gájú òkè ó ní ibi táwa wà yìí tá a ti ń gbóhùn sáfẹ́fẹ́ mo sọ fún yín lẹ́ẹ̀kan wípé àwọn àlejò wa wọ́n ti wà ń kàlẹ̀ ń bí torí pé ní gbogbo jọ́mẹ́jọ mẹ́jọ báyìí tába ti wá lórí ètò àgbájọwọ́ òun náà ni àwọn tí wọ́n jẹ́ obìnrin ọlọ́jà tí wọ́n jẹ́ akíkanjú obìnrin ọlọ́jà tí wọ́n mọ tó ń ṣẹlẹ̀ nínú ọjà gan ni wọ́n máa ń tẹ̀lé wa wá sórí ètò lónìí kó mọ́ dàbí pé àwa náà là ń gbé àwa náà là ń gbà ńgbà sí kì í ṣe pé bóyá tó ọ̀hún ò lóní

pásítọ̀ wọ́ lónìí adúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé ó dà gan-an ẹni tó tún jẹ́ alukoro wọn ní ọjà ibi tí wọ́n sì wá níjọba ìbílẹ̀ ó tún tẹ̀lé wọn wá tí àwọn tiẹ̀ tún jẹ́ ọkùnrin o ó yá o ẹjẹ́ máa ṣe àfihàn wọn fún ẹ̀yin tẹ́ jẹ́ aráalé ní inú ilé agbára tá a wà yìí mo ní ìyá àfin mi kan mbẹ̀ tí wọ́n jẹ́ olóyè chief mrs funmilayo falade láti inú ọjà ti olúbí òní wọ́n ti wá ìyẹn níjọba ìbílẹ̀ ti olúyọ̀lé ìyá àfin abilékọ funmilayo falade mo kí yín o ẹ káàsán o ẹ káàbọ̀ sórí ètò ẹ pẹ̀lẹ́ púpọ̀ bó o ní gbogbo ọjà ẹ̀lẹ́ gbogbo ara lé ń kọ́ ẹ ṣeun tá a pè yín tẹ́ ẹ wá sórí ètò àgbájọwọ́ àgbájọwọ́ o àjèjì ọwọ́ kan kọ́ kò gbẹ́rù dórí kò ní bàjẹ́ fẹ́nìkan kan wà àlejò kejì tí mo tún ní nínú ilé agbára ń bí òun náà ni ìyá àfin tí wọ́n jẹ́ olóyè simiat ajibade tí wọ́n jẹ́ ìyálọ́jà àti járíjà ní abúlé járíjà gan níjọba ìbílẹ̀ àkínyẹlé chief mrs simiat ajibade ìyálọ́jà àti járíjà ní abúlé járíjà ní àkínyẹlé ìjọba ìbílẹ̀ àkínyẹlé nù yàwá ẹ káàsán ẹ káàbọ̀ ẹ̀lẹ́ o gbogbo ọjà ńkọ́ o ẹ pẹ̀lẹ́ púpọ̀ bákan náà ni bàbá wa kan náà tún bẹ nínú ilé agbára ń bí bó ṣe jẹ́ pé àwọn ò tí ìjókòó sórí àga yìí àwọn ni wọ́n jẹ́ alukoro fún àwọn ọlọ́jà ìyẹn níjọba ìbílẹ̀ ti àkínyẹlé bàbá wa jimo ọlájẹrẹ àwọn náà wà ń bí mo kí yín ẹ̀lẹ́ o bàbá ó yá o ní tààràtà gan-an ẹ jẹ́ ká lọ kí ni tó ṣẹlẹ̀ lónìí kí ni tá a fẹ́ gbé yẹ̀wò lórí ètò eléyìí tá a pè ní àgbájọwọ́ ẹ jẹ́ ń padà sọ́dọ̀ ìyá wa olóyè abilékọ simiat ajibade tí wọ́n jẹ́ ìyálọ́jà járíjà ìyá wa nígbà tí ẹ bẹ̀rẹ̀ ọjà yóò tó bí ọdún mélòó tẹ́ ti jẹ́ obìnrin tó ń tajà nínú ọjà èmi ò sọ̀gbà tí wọ́n ti pè yín ní tán ti fi yín jẹ́ oyè ìyálọ́jà o ṣùgbọ́n tẹ́yìn gangan ti jẹ́ ọlọ́jà tẹ́ ti ń tajà nínú ọjà torí ibẹ̀ gangan láti bẹ̀rẹ̀ sí ní síkíní ọ̀hún láwẹ́láwẹ́ ó tọ́dún mélòó báyìí tẹ́ ti ń tajà nínú ọjà. Twenty-one years ọdún mọ́kànlé ní ogún nìyẹn lẹ já dá ọjà járíjà sílẹ̀ ṣe ẹ̀ tún ti wá ẹ̀yìn ti wá dénú ọjà nígbà náà ni ní járíjà ọ̀hún ó ga o bó wá lọ́jà járíjà bó ní gbogbo nǹkan mbẹ̀ ìyẹ́ ní sùúrù ètò ààbò òní mo fẹ́ ká sọ̀rọ̀ lé lórí mo sì ti fẹ́ràn bẹ́ẹ̀ ṣe ti sáré bo lójú àmọ́ kí ló kan ti báńdíìtì pẹ̀lú ọjà járíjà. Ṣùgbọ́n kò wá sírú ìròyìn bẹ́ẹ̀ kò ṣẹlẹ̀ bẹ́ẹ̀ nu ọjà títí yìí.

0: se wonu die tori o fe wonu si gboro loju mi
1: o wonu
0: sawon yan si wa ma nna na ni
1: gba wa na o ni tele tele won wa na o sugbon se ti o di pe bandisi ona ton da gbugbe wa papo mo ra won o je ki won wa mo
0: iroyin yen ti won kan sa ngbo
1: wa less mo bi la awon yen
0: to si je pe ki se pe boya banditi wonu oja jarija
1: olorun o je o
0: ama royin tan sa ngbo
1: iroyin ni o iroyin ti an gbo kora ko je won o ti efe na ni oja wa mo ati poju ona to ti baje lati moniya dodo wa ni isin 4000 en gbori kan
0: ke o jina be na ni
1: ko jina ma lana oda ma lana ti baje ma lana ti baje an si n ba won ijoba won sa anu wa won gboro wa ro
0: eje n pada lo si odo iyafin mi keje ti won je oloye abileko fun mi layo falade ti won wa lati inu oja olubi nijoba abile ti oluyole iyawa eyin okuku mo npa oja yen daada bo loja
2: adupe
0: nigba teyin bere oduke lo sire te ti wa nu oja
2: adupe lowo olorun la kokon na emi ti e kokon fe ki kabiyesi oba wa ladoja kabiyesi ati baba wa tawon na je kabiyesi fun oluyole ti won ni lagi lumbi oba akande
0: kabiyesi
2: kabiyesi oja odo wa ti a pe ni olubi oni abule ti o ba awon ogun state pala so nipile
0: teyan ba koko fe lo sojo olubi un ona bo ni o gba
2: e se iyawa ona di ayun re lagba bi gba ta n lo si jebu ode odo wa ni ibadan pin si ogun state pin si awa la ba awon ogun state pala amo lati gba tipe tipe oja ogun state yen la na o la n pe ni oja mamu oja mamu un la na amo laipe yi bi bi odun bi mewa seyin ni ada oja sile lolubi ada sile lolubi amo tori pe o sumo oja ti mamu yen o sumo ra ko je ki o fe yana amo laipe yi nigba ti emi di iyalode nibe bebi odun meji seyin la da pada pe anaja ni ogun state mo ada oja ti wa pada
0: sipile oyo wa
2: sipile oyo wa
0: ijoba abile ti
2: ijoba abile ti
0: abi
2: ti oluyole
0: ojare
2: beeni iyana odo wa na de ma gba wonu oja aba wa abule wa ni won gbade nu oja mamu ti won na ni iyana be bayi la wa gbe oja wa bayi lati yawole iyen nigba ta ba lo sona jebu ode doju express so ibe ni oja wa bayi
0: asi gbawole ti wa wa nu oja ohun ojo olubi un yo ti todun melo bayi
2: lati gba ta ti kokko da le yen na lati wa nbe
0: yo todun melo
2: bi odun mewa seyin ko to wa di pa wa gbe wa si ibi ta wa gbe wa ni tambi
0: igba te gbe wa o todun melo
2: bi odun meji sisin
0: eto karakata nbe bo lo ti se lo eto abo nbe bo lo ti se ri
2: adupe e se ma eto karakata nlo tori awon nkan oko wa nbe daada amo ibi ti oro eto abo de duro na ni awon oju ona bo se ri o n deru ba opolopo lati wa nitori ta ba ti nbo lati ta ba ti le kuro ni ta ba ti nbo lona oni pe ta ti kuro ni bi crane ni oju ona nla a ri pe ni oju ona yen o lewu bi odun bi meta merin seyin papa bi odun meji kan papa sugbon adupe lowo ijoba pe ya won dide si sugbon to kan wa ni pe kan tete ba wa mura si
0: iru mura wo le tun fe ibeyin na ni le won ti dide si yin e tun fe mura mi
2: nigba mi idide mi ki ya ti o dabi eni pe idide ti ya sugbon ti o tun ni pada ya àmọ́ láìpẹ́ yìí ìpàdé tán bá wa ṣe náà ni pé wọ́n fẹ́ sojú ọ̀nà yẹn lóní ìbejì tí ó dòpòpò mọ́rosẹ̀ láti new garage títí dé ìjẹ̀bú òde àdẹ́rìn pé wọ́n gbègbèsẹ̀ ṣùgbọ́n bí ó ṣe yá pé tí ó bá ti rí bẹ́ẹ̀ ètò ààbò yóò tún ṣe díẹ̀ torí àwọn ajínigbé lójú ọ̀nà ó ń jẹ́ kẹ́rù ó bá àwọn èèyàn láti wá nájà.
0: àmọ́ kì í ṣe pé bẹ́ẹ̀ náà lètò ààbò bẹ́ẹ̀ mẹ́ẹ̀
2: ojú ọ̀nà mẹ́ẹ̀ o àfi kí ìjọba bá wa dìde sí ojú ọ̀nà yìí ò fi gbogbo ara dá kì í dẹ̀ ṣe ojú ọ̀nà state federal ni torí dé benin ojú ọ̀nà yìí náà. ojú ọ̀nà yìí náà ló lọ sẹ́pẹ̀ tó yẹ kí ètò ọrọ̀ ajé ibẹ̀ kó dáa gan torí orí kó pọ̀ láwọn ọ̀nà ibẹ̀ àmọ́ ìbẹ̀rù bojó àti wọkọ̀ ojú ọ̀nà yìí ó ń ba àwọn èèyàn.
0: Ẹ jẹ́ kí n padà wá sí ọ̀dọ̀ ìyáàfin Simiat Ajibade. Nígbà tẹ́yìn ń sọ pé nígbà tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn tó wá mọ́ bá yín nájà lọ́nà tó jìn tí wọ́n ṣàn gbúrò pé bandits kan ọlọ́run ọba kódà kọ́kọ́ má jà rogun bandits.
1: Àmì o.
0: Gbogbo eléyìí tí ó ti ṣẹlẹ̀ kọ́lọ́run ọba kọ́ bá ní fòpin sí.
1: Àmì.
0: Ẹni ọ̀pọ̀lọpọ̀ wọn ò wá fẹ́ wá máa wá sí inú ọjà mọ́. Ẹyin gangan tẹ́ wá jẹ́ ara ọjà. Tẹ̀yin gangan tẹ́ jẹ́ ìyá lọ́jà ti ọjà yìí ní járí ajá. Kí ni ìgbésẹ̀ tẹ gbé gẹ́gẹ́ bí ọmọ onílùú tí ò ní fẹ́ kó tú? Ṣáwọn wípé wọ́n ní gbọ̀ngbọ̀n ló máa ń kan lọ́rọ̀. Ẹ̀yin tẹ́ ń tajà ńbẹ̀ ó kọ́kọ́ kàn yín ná. Kó tẹ̀ tó di pé bóyá ẹnikẹ́ni kan bóyá yóò tún máa dá sí bóyá ìjọba kan àbí nǹkan kan. Ẹ̀yin gangan ǹjẹ́ ẹ ní ìgbésẹ̀ akin kan tẹ́ gbé pé ọjà yóò gbọ́dọ̀ tú o. Láti fi lè sọ fún àwọn tán jẹ́ oníbàárà yín láti fi lè jẹ́ kán mọ̀ wípé kò ṣe wúnú ọjà tí ẹ ti kọ́kọ́ ní ìgbésẹ̀ kankan tẹ́ gbé rárá nínú ọjà.
1: Ẹ ṣe ìgbésẹ̀ tá à ń gbé náà ni wípé nígbà tó di wípé gbogbo bá ṣe ń sásókè sàsódò pẹ̀lú àwọn tí ó wà sí ọjà mọ́ ara ìgbésẹ̀ náà ni ó mú wa dé ọ̀dọ̀ ìyámọ̀pọ̀ tá a sọ wípé káwa náà tó ń jẹjú kàn bí kẹ bá wà sọ lórí afẹ́fẹ́ pètò n tí ń lọ lọ́jà wa rèé o kí wọ́n wá máa ná o gbogbo ọ̀nà àti tó ṣe kíjọba ràn wá lọ́wọ́ wọ́n bá wa tọ́nà sí káwa náà máa kí wọ́n máa rí ọ̀nà kí wọ́n máa lọ wọ́n máa bọ̀ kọ́ mọ̀ fi pé n tọ́ba yẹ wọ́n gbé lẹ́gbẹ̀rún méjì kí wọ́n máa gbé lẹ́gbẹ̀rún mẹ́rin ẹgbẹ̀rún márùn-ún sẹ́wọ̀n pé gbọ́ ọ̀nà bá dáa àwọn ọkọ̀ máa wá inú àwọn tí ń rajà náà yóò máa dùn àwa tá à ń tà náà inú wọn máa dùn
0: inú kàwó kàwó
1: a kàwó kàwó gbogbo àtàròdo ni o bá wà ní o tìmọ́ ní gbogbo nǹkan èlò ọbẹ̀ ọ̀dọ̀ wa lọ́wà tẹmọ́ tìmáàtì nísìnyí àwọn sútọ́ wọnú ọjà ọ̀rọ̀ là lọ́jà wa ní ìjẹrin àwọn sútọ́ wọnú ọjà ọ̀kọ̀ọ̀kan fẹ́ẹ̀ tó kínní.
0: Ṣé pẹ̀lú bọ́nà náà ò ṣe dáa?
1: Wà láì sí màbí láì.
0: Bọ́ọ̀lù àwọn tó wá kóṣù wọnú ọjà ti ṣe rìn. Torí òjò rọ̀ gbogbo ìjẹta láwọn ibì kan
1: o.
0: Ó tún rọ̀ lánàá náà
1: o. Ọ̀kadà náà wọ́n fi kó. Ọ̀kadà ni

0: ẹgbẹ̀rún kan yóò fi wọ̀ òní mọ̀ fi ẹgbẹ̀rún kan tó yẹ kó fi wọ ọkọ̀ kọ́mọ wẹ̀ lẹ́gbẹ̀rún mẹ́rin ẹgbẹ̀rún márùn-ún tí mọ́ mú àwọn èèyàn sánú gbogbo àwọn ará ọjọ́ wọn mọ wádọ̀ wa tí wọn mọ rajà ṣùgbọ́n gbà tó yí ojú ọ̀nà ti
1: mẹ́ ẹ̀
0: wọn ò wà tààrà mọ́ gbogbo bódìjà wọn wá mọ wádọ̀ wa tí wọn rajà bí wọn ṣe mọ wánu tí wọn mọ rajà lọ́dọ̀ wa mọ̀ ń gbọ́ ojú ọ̀nà ti dúró dà gbogbo wọn kálukú ìsásẹ́yìn ni ẹni tó yẹ pé ńgbà tí ọbẹ̀ délé tí gbogbo ara rẹ̀ rí pọ̀sọ̀pọ̀sọ tọ́sọ̀ bí ẹ̀mẹta kó tó dé mọ́ níyà ṣe mọ̀ pé ní orí òní dùn láti wá àwọn tó sì jẹ́ àwọn ìgbìmọ̀ náà àwọn náà dára dúró kálukú lánàá ní ìsìn ojú ọ̀nà wọn ṣe títí tí lànà èṣù kódà baálé wa náà wá bẹ̀ mú fúta wògùn alé ó náà wá ọjọ́ ọ̀lọ́ wà àtọ̀jọ́ ni ó ti wá sí járíjà wọ́n jọ wà níbi tí wọ́n ti ń tọ́nà ṣe lánàá ni tí ń dàrẹ́ ẹ̀tì wọn abúlé bíi márùn-ún ńlọ́pàpọ̀ tí wọ́n tọ́nà
1: sí wà
0: láì ọlọ́ọ̀bà mi gbọ́ lónìí ní ìsìn àwọn abúlé bíi méjìlá ni wọ́n ti wà lọ́dọ̀ wa báyìí
1: kí ló dé o
0: kò sí nǹkan kan wọn pẹ̀lú bí gbogbo ẹ ṣe rí ni wọ́n ń ṣe ètò káàkiri
1: pé bí dàgbàsókè ó ṣàṣeba inú ọjà
0: bẹ́ẹ̀ni
1: ẹ̀yìn ti pẹ́nu ọjà ti yín tẹ́ ẹ sọ lẹ́ẹ̀kan tó rẹ̀ ní ó tó ọdún mọ́kànléní ogún
0: bẹ́ẹ̀ni
1: tí gbogbo ẹ̀ tí ó ti ń rò pọ̀ gẹ́gẹ́ bí ọjà lágbègbè
0: bẹ́ẹ̀
1: ìṣẹ̀lẹ̀ kankan ṣó wá ṣẹlẹ̀ pé torí nínú àwọn ọjà bí ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n pè nígbà táwọn ọlọ́jà lọ sílé tán àwọn kan bá padà wá bí jàǹdùkú wọ́n fọ́ ọjà ṣó ṣẹlẹ̀ ń járíjà
0: ọlọ́run jẹ́ kò sí ìtọ́jọ́ mọ́ bẹ́ẹ̀
1: ìyá wa lọ́jà àti yín ṣó ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀
2: kò ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kì í ṣe pé kì í fẹ́ ṣẹlẹ̀ ṣùgbọ́n nígbà téèyàn bá ti tìlú gan ọ̀ bá fi ètò ààbò sílẹ̀ lóòótọ́ la nílò ìjọba torí àlèdàṣe ìdí tá a fi nílò ìjọba nìyẹn àmọ́ ìlú fúnra rẹ̀ àtàwọn oríkoríko bí ìyá wa ṣe sọ àwọn náà ń dìde torí ojú ọ̀nà lọ́dọ̀ tiwa náà kò dá ọ̀kadà náà ni kò sí ọkọ̀ tó lè gbé àwọn nǹkan oko wá àwọn tó ń gbé nǹkan wá sọ́jà ojú wọn rí tó pọ̀.
1: bọ́ọ̀lù ẹ̀ṣẹ̀ wá ń rí yìí tà torí àwọn kan ò fẹ́ràn nira o ń gbọ́ wọn fẹ́ràn nǹkan ọjọ́ ò tún wá di ọ̀ràn.
2: o náà ni kọ́lọ́ ń ṣàánú àwọ̀ àgbẹ̀.
1: bọ́ọ̀lù ẹ̀ṣẹ̀ ń rí àwọn nǹkan yìí tà bọ́ọ̀lù àwọn èrò ṣe ń wọnú ọgbà
2: wọ́n wọnú ọjà
1: wọ́n wọnú ọjà gidi
2: wọ́n wọnú ọjà ṣùgbọ́n láti kó nǹkan tí wọ́n ó rà dénú ọjà tí wọ́n ó ti rajà gan odidi iṣẹ́ ni o láwọn àbàbà àti àwọn abúlé tó ṣe pé iṣẹ́ àgbẹ̀ làwọn yàn láàyò kí ó tó di pé wá dègbòrò táwọn èèyàn ó bẹ̀rẹ̀ sí ní mu bí irú iṣu tá à ń sọ bí epo pupa bí àgbàdo ọ̀gẹ̀dẹ̀ torí àwọn tó pọ̀ lọ́dọ̀ ti wa ní epo dáadáa àwọn ọ̀gẹ̀dẹ̀ àgbààgbà àmọ́ kán tó rí kódì ọjà gan odidi iṣẹ́ ni o torí kò sí mọ́tò tó lè kó ọ̀kadà náà ni so iṣẹ́ ńlá ni àwọn tó wà lórí kò ń ṣe kán torí kó dé ọjà lọ́pọ̀ ìgbà wọ́n á dẹ̀ fẹ́ kó dọ́jà bóyá ọjà kù ọ̀la ọ̀rá wa máa ń ná àná lẹ̀ lọ́dọ̀ tiwa.
1: ọjọ́ mélòó mélòó lọ́jà ti yín.
2: ọjọ́ márùn-ún náà ni kódà ọ̀la náà lọ́jà lọ́dọ̀ tiwa òní lànà lẹ̀ àwọn èèyàn ò ti máa kó nǹkan dénú ọjà torí tí wọn ò bá ṣe bẹ́ẹ̀ àti dé láàárọ̀.
1: láàárọ̀ wá tajà
2: yóò nira so ọ̀pọ̀lọpọ̀
1: ẹni tó bá wá wánú ọjà tó bá wá rajà ṣó ò náà wà nílé kọjá rẹ lọ́lọ́jọ́ tó rà ni.
2: àwọn kan náà máa wá wá sùn torí àwọn èèyàn máa ń ti àtẹ̀kọ́ wá àti káàkiri ibi tó pọ̀ làwọn èèyàn ti máa ń wá
1: láti wá nájà
2: yìí díẹ̀pẹ̀ láti wá nájà irú àwọn tó bá fẹ́ ra ọjà tó pọ̀ láti kó wá gbòòrò àwọn míì náà máa ń wá sùn àwa sùn ìdí nìyẹn tó fi já sí pé

0: ètò àbò yẹn máa ń wẹ́ ń wà bẹ́ẹ̀ o.
1: Gbogbo ìgbà ni ní gbogbo ìgbà ni torí látọ̀nà oríko tí wọ́n máa rìn náà ọ̀nà ibòmíì jìnà sí ọjà tó ṣe pé ìrìn àwọn míì tó wákàtí kan wákàtí méjì kí wọ́n tó dénú ọjà. So gbogbo

0: ìyá wa
1: níbi ojú ọ̀nà tiwa wọn sì jọ àánú wa.
2: Àgọ́ ọlọ́pàá kankan ṣó wà nítòsí ọ̀dọ̀ yín?
1: Ó wà ṣùgbọ́n ó jìnà díẹ̀ sí wa. Ó wà ó jìnà díẹ̀ sí wa. À ń ṣe ń wí ní ìsìn àwọn ọlọ́pàá náà bẹ ní inú ìlú wa báyìí.
2: Ọjọ́ mélòó mélòó lọjà tí yín?
1: Jọ́ karùn-ún.
2: Ọlá
1: ní ọ̀kan.
2: Ní Jarija?
1: Bẹ́ẹ̀ni. Sì mọ̀ mú dáadáa. Ṣùgbọ́n ẹnu ọjọ́ mẹ́ta ni gbogbo nǹkan fẹ́ rí ìyà díẹ̀.
2: Ẹ̀yin èèyàn wá ń lé gbogbo ohun tá a ti ń gbé yẹ̀wò lórí ètò ilé ìta pè ní àgbájọwọ́. Tó jẹ́ pé àgbájọwọ́ la fi sọ̀yọ̀ ètò tó jẹ́ pé àwọn tó jẹ́ obìnrin ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n ń bọ́ síta láti wá máa sọ jáde àwọn nǹkan tí wọ́n lálàsé, àwọn nǹkan tí wọ́n tún rò pókù díẹ̀ káàtó nínú ọjà, àwọn ìrànlọ́wọ́ tí wọ́n fẹ́ kí ìjọba àtàráàlú àtàwọn tọrọ ọkàn kí wọ́n ṣe fún wọn. Tá a sì wá gbéyẹ̀wò lórí ètò lónìí náà, ó ní tá a pè ní ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ètò ààbò nínú àwọn ọjà. Wọ́n ṣàlàyé, wọ́n ní ètò ààbò kan ò kọ́kọ́ kọjá pé kọ́nà dáná, tọ́nà bá ti dáa tó ṣe gerege, oníkálukú ó ríran ríra wọn, oníkálukú ó mọ bí nǹkan ó ṣe máa lọ. Àwọn tó wọ́n arajà, ọkàn wọn ò balẹ̀ láti wá máa rajà torí wọ́n sì mọ̀ wípé ọkọ̀ àwọn ò ní takú síbì kan káwọn máa ṣe ṣeéṣe lójú ọ̀nà kílẹ̀ fi wá ṣú. Wọ́n ó ti mọ̀ pé gbogbo ohun táwọn bá gbé dọ́jà wọ́n ó láǹfààní àti gbé kan wọn pa kúrò nínú ọjà tó bá ti jẹ́ pé bóyá ọjà ò tán àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kí wá ni èrò tiyín lórí ètò tá a gbé wá, lórí n tá a pẹ̀kẹ́lù, lórí ètò tá a pè ní àgbájọwọ́ lónìí? N tá a pẹ̀kẹ́lù òun náà ni ọ̀rọ̀ tó jẹ́ ohun tó ní ṣe pẹ̀lú ètò ààbò nínú ọjà. Àwọn ìyá wa sì ṣàlàyé pé ojú ọ̀nà tí ò kọ́kọ́ dáná, wọ́n ní wọ́n lọ hàn kan lè mọ̀. Kí lẹ́yìn wá fẹ́ sọ? Ẹ pè wá sórí ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ ti 09123708675. Òun lẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ tẹ́ pè wá sí eléyìí tó wọnú ìkulù ti lágẹ̀lú yìí ni o. Tó bá jẹ́ láti ilẹ̀ òkèèrè ni +234 814 249 1006. Hello, ta ló wà ń bẹ̀ o? Àwọn èèyàn wa kan wọ́n ti ń wọlé. Hello, lo ẹ kásán o. Hello.
3: Hello.
2: Hello, ẹ kásán o.
3: Àwọn màá kí yín ẹ kú ètò ẹ mọ̀ mọ́ sí.
2: Àmì o.
3: Ó kọ̀ mí ní sàárè táwọn kan láti tàgbà kẹrin Ìbàdàn. Mo kí àwọn ìyá wa yìí, ẹ kó gbìyànjú kò ní bàjẹ́. Ìbéèrè tí mi fẹ́ bè lọ́wọ́ ni pé ìjà àwọn olóṣèlú ṣọ́ máa ń wá sọ́dọ̀ wọn láti wá kàǹpé, kí dẹ̀ ni àdéhùn tí wọ́n ń bá wọn ṣe lórí ọ̀rọ̀ òṣì ọ̀nà yìí? Yàtọ̀ síyẹn, bó o lọ́ọ́ ro owó láti fi tajà ṣe ń rí ìrànlọ́wọ́ lọ́dọ̀ àwọn olóṣèlú wa? Torí a mọ̀ pé gbogbo àdéhùn ni wọ́n mọ̀ ṣe tó bá dọ̀rọ̀ àsìkò ìdìbò báyìí. Ẹ kú ètò.
2: Ìyá wa Fúnmilayọ̀ Faladé, ẹ dáhùn béèrè.
1: Ẹ ṣe o bàbá wa, àwọn olóṣèlú a máa wá.
2: Wọ́n máa ń wá sínú ọjà?
1: Bẹ́ẹ̀ ni wọ́n a máa wá, wọ́n á wá sórí ko nígbà tí wọ́n bá nílò wa. Àmọ́ ọ̀pọ̀lọpọ̀ nígbà tí wọ́n bá ṣèlérí, wọn ò sábà múṣe o. Ìdí ni ta fi ń jáde báyìí, a tún ti mọ̀ pé wọ́n ò tún nílò wa báyìí. Kí wọ́n lè
2: bá wọn já sí báyìí, bàtà ti ń ta yín lẹ́sẹ̀ gan.
1: Tí òfin ní já sí pé a tún ṣàdéhùn, a tún ní rigbà. Bẹ́ẹ̀ náà sì ni ọ̀rọ̀ owó. Ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló nílò owó ìrànlọ́wọ́ láti ẹ̀ ti jẹ́ kí ọjà wọn ó rú gọ́gọ́ sí. So ara tí Òyàmọ̀pọ̀ Center for Women and Youth Development tí wọ́n ń ṣe nìyí, tó já sí pé a ṣe agbátẹrù ẹ̀ láti Abuja pẹ̀lú Enrich Boy. So òun ni tí a fi ń jáde wípé irú àsìkò báyìí a tún nílò wọn. Obìnrin ló lókòwò, a dẹ̀ nílò owó.
2: Hello. Hello, ẹ kásán o. Hello, ẹ kásán o. Hello. Hello.
4: Hello.
2: Hello, ẹ ti wọlé o, ẹ kásán o.
4: Síbẹ̀ ń gbọ́ mi mà.
2: À ń gbọ́ yín sà.
4: Ẹ ṣe àárò wọn ló wà mí láti ṣe.
2: Ẹ ṣe.
4: Ṣé rí mo kí àwọn àlejò wa? Ṣé rí ẹ̀rí pé ńgbà tẹ dákọ̀ tí wọ́n ní pé àwọn bá ní ṣe lé àtúnyẹ ọjà wa bèrè lọ wọn yí pé kí wọn yí pé àgbọ́ròyìn tí wọn sì yàn fún nínú ọjà wọn kẹrí bí màmá ṣe yí ló ṣe rí sọ kẹrí ìbẹrù gbójú látàn torí ìbẹrù àwọn aráàlú yẹn ó jẹ kí ọrọ ajé ti gbogbo ẹ kú dáẹ náà ń gbọ ẹbí wọn ti sọ bẹẹ lórí kò jẹ kí àwọn yẹn wá já ó ti pẹ lórí iṣẹ bá ìgbà náà ṣe lórí ọjà ó di lọ́wọ́ torí gbogbo ibi tí wọ́n ti máa rajà kò jẹ́ kí àwọn yẹn wá lóòótọ́ ìyẹn jẹ́ àkọ́kọ́ ṣé wá rẹ́lẹ̀ kejì ni pé ọjà tí wọ́n ń sọ yìí ṣé ní inú ìbàdàn ló wà ni àbí níbo ni kò sí ẹ̀ yí ẹni pé torí wọ́n ṣe ń sọ yẹn wọ́n ní jọ́karùn-ún náà máa ń lẹ.
2: ọjà méjì hello ọjà méjì ni wọ́n ti sọ ń bí
4: ni
2: wọ́n sọ ọjà olúbí wọ́n sì tún sọ ọjà ajáríjà ọjà ìwo lẹ́yìn fẹ́ bèrè ń pẹ́ pé ṣé ní ìbàdàn ló wà káwọn ọlọ́jà lè dà yín lò.
4: ṣé wọ́n náà ń ta epo kankan níbẹ̀ ṣé wọ́n ń ta ọ̀gẹ̀dẹ̀ níbi ọjà yẹn náà àbí kò sí.
2: ẹ ti dáhùn béèrè mi ọjà méjì ó ní àwọn aṣojú wọn wà ń bí lónìí ẹnìkan wá láti ọjà ajáríjà ẹnìkan wá láti ọjà olúbí ẹ wá ń bèrè pé ṣé ìbàdàn ni. ó yà ìyá járíjà ẹ dáhùn.
1: ẹ ṣe ìbàdàn lọ́wọ́ o.
2: ẹ júwe fún wọn.
1: sẹ́rí tẹ́bá ti dé mọ́níyà tẹ́bá ti dé jáyè ìyànà mọ́ìdì ní kasali ilé ti yà sí járíjà bíyàn báyìí ti dé mọ́níyà báyìí gbogbo ọ̀kadà járíjà yóò mọ̀ tó lọ ni tí wọ́n ṣe járíjà.
4: ẹ ṣe ma a jẹ́ wípé ọjà yóò jìnà sí jáyè àbí.
1: kò jìnà sí jáyè pàápàá.
4: ẹ ṣe gan nǹkan tí mo fẹ́ mi nẹni ẹ pẹ̀tù mo kí gan ma.
2: ẹ ṣe ń wo 09123708675 òun lẹ́rọ ọ̀bára ẹni sọ̀rọ̀ ilé ìtẹ́ pè wá sí ìyá àbejì ti wọlé ẹ̀ lóòótá ló wà ń bẹ̀ o. hello. hello.
0: ẹni ẹ káàsán.
2: ẹ káàsán ma.
0: lápá àlejò.
2: ó ga.
0: ẹ̀yin ìyá ọjà mo kí yín o òní rẹ̀ yín o.
1: àbí ẹ ṣe o.
0: ẹ ti gbàgbé pé ọ̀rọ̀ yín ti dalẹ̀ lónìí. ẹlẹ́gbẹ́ tí wọ́n ti lájẹlú àwọn àdìgbò náà ń gbọ́ ẹlẹ́gbẹ́ gbẹ́gbẹ́ ni wọ́n lẹ́yìn wíwá yín yìí ọ̀nà yàtọ̀ kò sí ọ̀nà ọ̀tọ́já o ọ̀nà gangan níbi níbi ní ọjà lágbára ọlọ́run ojú òní sí ní ẹgbẹ́rún ẹgbẹ́rẹ́ rẹ̀ àwọn náà sì ń gbọ́dọ̀ yìí ẹgbẹ́rún ọ̀nà yìí ti ọ̀rọ̀ ní ìdáwọ́n ti dayọ̀ ọ̀nà yìí ti odi ṣiṣẹ́ báyìí lẹ́gbẹ́rún ọ̀nà tí wọ́n lágẹ̀lú ṣiṣẹ́ ìgbàlọ́run kò ní rẹ̀ ojú òní sí ọ̀pẹ́.
2: àwọn tí wọ́n jẹ́ ọlọ́jà o ni wọ́n wà ń bí wọ́n sì ń ṣàlàyé bí gbogbo ẹ ti ṣe ń lọ pé láwọn inú ọjà wọn o wọ́n ní oríṣiríṣi ọjà ló wà ń bẹ̀ ṣùgbọ́n ńkọ́ wọ́n ní ọ̀nà àwọn ọ̀nà yẹn ò dá ó ṣokùnfà ọ̀rọ̀ gbogbo tó níṣe pẹ̀lú ètò ààbò ńbẹ tí o tó fi fẹ́ mọ̀ ṣe fíàgàn ẹ̀ ló ta ló wà ń bẹ̀ kàsán o.
5: samuel ibi tó yọ ọmọ ìyá wòlíì tó ń kí lọ ìwà ló mi máa dùn sí ètò yìí o
2: bí
5: ẹ̀ mọ̀tò tó ń ṣe yìí ó máa jẹ́ kó tún yí ara ìlú bí nǹkan ṣe wọ́n á jẹ́ ká mọ ìgbà tí nǹkan bá pọ̀ tó làákàyè yóò ní parẹ́ mo kí yín o ẹ ṣàṣe yọrí lórúkọ jésù god bless you.
2: ẹ ṣe o adúpẹ́ ètò tó ń lọ lọ́wọ́ o náà là ń pè ní ètò àgbájọwọ́ eléyìí tí àwọn obìnrin tó jẹ́ ọlọ́jà nípínlẹ̀ ọ̀yọ́ tí wọ́n ṣe onígbọ̀wọ́ àti agbátẹrù ẹ̀ lóòótá ló wà ń bẹ́ ọ ẹ kásán o. hello ẹ ti wọlé o. kíní ọ̀hún re ni o kíní ọ̀hún re ìyá wa pẹ̀lú gbogbo àwọn èèyàn tẹ́ wá ní wọ́n kóra wọn jọ lọ́nà ọjọ́ ajáríjà tó yẹ pé abúlé bíi mélòó lẹ ti sọ pé wọ́n kóra wọn jọ yìí ó yẹ pé kí iṣẹ́ náà lè lọ ńbẹ̀ dáadáa àbí kí lè rò. hello
0: ẹ káàsán
2: o.
0: àkú ètò o.
2: yes ma.
0: olóòtú akínyí o.
2: ẹ ṣe o.
0: ọlọ́run máa tẹ̀yìn síwájú o.
2: àmì o.
0: iléeṣẹ́ lágẹ̀lú òní ìbàjẹ́ o.
2: àmì o.
0: ìyálọ́jẹ́ eléèlò barapá ni o.
2: ẹ ṣe ma ẹ káàsán.
0: akí àwọn ìyá wa wọ́n kú ètò o. ẹ kú iṣẹ́ o ara àánú gba o kí wọ́n dákun wọ́n bá wọn mójú tọ́nà o ọ̀nà náà làwọn ẹ̀yà wa máa ń pariwo ń gbogbo ògbà o wọ́n ní ọ̀jẹ̀kọ́rọ̀ ajé ó ṣe lọ́dọ̀ àwọn o. ẹ ṣeun
2: adúpẹ́ o. ojú òní tí yìí o 0912370 8675 òun lẹ̀rọ bá rẹni sọ̀rọ̀ eléyìí tí ẹ pè wá sí nínú kulu ti ìgbóhùnsáfẹ́fẹ́ ti lágelu 96.7 FM eléyìí tí a wà ńbẹ̀ yìí agbájọ ọwọ́ òun náà lètò tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ẹ lọ́wọ́ ta ló wà bẹ́ẹ̀ o ẹ kàsán o
6: ẹyin ìyá wa
2: ẹ káàbọ̀
6: a dúpẹ́ lọ́dọ̀ yín o ọlọ́run ní jọ́rọ̀ ẹ̀yin o
2: àmì
6: ṣe rí ètò jẹ́ pàtàkì ńbẹ̀ tèmi fẹ́ sọ orúkọ mi ní adájí làwọ́ àlẹ́ àrọ́wọ́nà ṣe rí ètò jẹ́ pàtàkì ńbẹ̀ àwọn olóṣèlú wa ìwé kọ́ ní ṣe wọn wọ́n pariwo awolowo kọ rẹ̀ ọ̀tán títí dèdè ni iṣẹ́ àgbẹ̀ láwolowo fi lókìkí àwọn ò fẹ́ mọ̀ gbogbo nǹkan tó filẹ̀ ẹ wo àwọn ọkọ wa ìwọ tí ń ṣe epo ni tí wọn ti ń ṣe gbogbo nǹkan ni ẹ wo fasola ẹ wo gbẹ gbogbo ẹ ló ti parí tí bàbá ń sì fi lókìkí nù ní matelosan bẹẹ yẹn àwa àgbẹ kọbọ mẹrin panawa ńlá ń rẹtì katakata tá a fi ń roko kọbọ mẹrin panawa ẹ wá wo ṣẹ́ tí katakata ó ṣe ṣé jíjẹ oúnjẹ yìí òun gbà pé àjẹkù ni kì í ṣe téèyàn jẹ tó rìtáyà ń bẹ ó dìgbò yẹn bá kó tó lè mọ jẹun mọ ntó fi lókìkí nìyẹn ṣùgbọ́n àwọn èèyàn wa àwọn ti olóṣèlú wa ti sìn kò sí tó kàn wọ́n pẹ̀lú àgbẹ̀ ó ló yẹ kí wọ́n máa kóòtù owó jù sí irú ibi tẹ́ ẹ wá nísìn kí wọ́n ti wá sí ọ̀nà ó jẹ́ pé kí wọ́n máa ru nǹkan wá látòpọ̀ kan gbáko kan ṣe wá iṣẹ́ òpó yìí sì kan wọ́nà ìrọ̀rùn ń wá wọ́n sì lọ́yọ̀ọ́ ṣe tiwa yìí a nílẹ̀ a ní gbogbo ẹ̀ a kàn fìyà jẹra wa nítorí náà ni pé ọlọ́run dágọ́jú òní bàjẹ́ o ẹ dákun àwọn ìyá rẹ̀ bá ràn wọ́n lọ́wọ́ ọlọ́run lójúmọ̀lẹ̀ kó jọ kó jẹ́ kí kan ṣàṣeyọrí torí nǹkan tí wọ́n bá wá lónìí nǹkan pàtàkì ni o nílùú ìbàdàn yìí o ọlọ́run ṣàánú wa o.
2: àmì o ẹ ṣeun gan-an ni adúpẹ́ o ètò àgbájọwọ́ o náà lè tò tó ń lọ lọ́wọ́lọ́wọ́ láti kàn ní lágelu 96.7 FM òkè gájò òkè àwọn obìnrin tí wọ́n jẹ́ obìnrin ọlọ́jà nípínlẹ̀ ọ̀yọ́ àwọn gan ni wọ́n ní ètò yìí ibẹ̀ ni wọ́n ti máa ń ṣàlàyé lọ́lọ́kan òjọ̀kan àwọn nǹkan tí wọ́n ń rí gẹ́gẹ́ bí ìdojúkọ èyí tí ó ń pagidínà ìṣọwọ́ taja wọn ẹ̀lọ́ o ta ló wà ńbẹ̀ ẹ̀lọ́ ẹ̀ kàsán o.
7: ẹ̀lọ́ ẹ̀ kàsán ma.
2: ẹ rasa o.
7: ẹ kú ètò lágbélò níbàjẹ́ o.
2: àmì o.
7: mo dẹ̀ kí àwọn ìyá wa náà wọ́n pè gbìyànjú o gbìyànjú o ní gẹ́ta tán. ìbéèrè tí mo fẹ́ bí lọ́wọ́ ni pé ṣé wọn ò ní aṣojú tó jẹ́ pé yes tí wọ́n rán lọ sókè bíi pé àwọn ọlọ́jà àgbáyé táwọn náà ìjọ ń ṣe meeting tí wọ́n pé tí wọ́n bá ní aṣojú lókè aṣojú wọn yẹ a lè máa fún a lè máa report wọn bí ọ̀nà wọn ti dá a lè máa sọ gbogbo ẹ̀ fún wọn tó yẹ pé kò ní jẹ́ àjòjì sí ìjọba. ẹ ṣe mà orúkọ tèmi ni davido láti ayégbọ̀lẹ̀ yọ.
2: ẹ ṣe mo dúpẹ́ ìyá wa simiat ajibade ẹ dáhùn béèrè yẹn.
1: sẹ́rí a ní aṣojú alaṣojú wọ́n ti sọ̀rọ̀ débi wípé àwọn olóṣèlú ìgbà tí wọ́n bá gba nǹkan lọ́wọ́ èèyàn ni wọ́n mọ̀ ń dáyàn mọ̀ tí wọ́n bá ti gba nǹkan tán wọ́n ò dáyàn mọ̀ ṣùgbọ́n kí wọ́n tó gba nǹkan wọ́n pa àwọn òdògún àwọn ọ̀dọ́gbọ̀n gbẹ́sẹ̀ mọ̀ ń wínú bá aṣojú wa bá lọ bí sí àmọ̀nà ọ̀dọ̀ wà lọ nǹkan kan náà ni àwọn ń bọ̀ ni àwọn kan wá ń jẹ́ onígbà wọn láwọn ń bọ̀ mo ní wọ́n mọ̀ wọkọ̀ fúnra wọn wọ́n mọ̀ gbé mọ́tò bọ̀ kí wọ́n fi rí bí rin àjò ṣe ń lọ ńgbà wọn gbé mọ́tò tí wọ́n gbé débì kan wọn ò lè débò mí mọ̀ wọ́n níbi táwọn ó ti dúró nísẹ́yìn náà rí ká tó dìbò fún lọ́tẹ̀ ẹ wá solúsàn ṣe sí ọ̀rọ̀ ojú ọ̀nà bá a ṣe ṣàlàyé fún ọ nu ṣùgbọ́n ká wí fún wọn kò tó kí wọ́n gbà.
2: ẹ ṣáà láṣojú lédè kan báyìí
1: aláṣojú
2: tí ẹ máa ń rán síjọba àtàwọn gbogbo tọrọ kàn
1: bẹ́ẹ̀ ni a máa ń pè wọ́n ṣùgbọ́n wọn ò dá wa lóhùn.
2: wọn ò dá yín lóhùn bó
1: wọn ò dá wa lóhùn.
2: ṣé wọ́n sì máa ń wá sọ́dọ̀ yín nígbà tó bá fẹ́ dìbò.
1: wọ́n máa ń wá o kódà nílùú wa wọ́n máa ń dìbò bẹ́ẹ̀ ká alápòtí ìdìbò tí wọ́n ń dìbò bẹ́ẹ̀ tí wọ́n gbàpò tí sọ́dọ̀ tiwa ọ̀nà mẹ́ta ni wọ́n gbàpò tí sí lọ́dọ̀ tiwa.
2: ẹ̀lọ́ o ẹnìkan tó ti wọlé ńbẹ̀ ẹ̀lọ́ ta ló wà ńbẹ̀ o ẹ̀lọ́ ẹ̀kásán
8: ẹ̀lọ́
2: ẹ̀kásán
8: ẹ̀pẹ́ ẹ̀tọ́
2: ẹ̀ṣẹ̀ wọn.
7: ni n se gbe ona nikan ni awon agbe nilo o le ki joba gbugbu awon igbo nla la kan se ti sizirand den koko caterpillar ti oko oko adada oran kan mo lati ko ta wa yi bi a ti ko ti be yen lo o le ka awon joba ko caterpillar mo je wo po ku fun agbe awon ko gbugbu to le mu ku re o fun awon agbe se ni ko oko yen kan se na bi oko awon awon agbe na nilo ina na wọn ni lomi wọn ni lo gbogbo nkan ẹtọ tó ti gbogbo wa nìyẹn onídọ kó máa ń fi owó ṣe kíní kó fún gbogbo àwọn yẹn wọn ni lo gbogbo yẹn ẹtí kan kó caterpillar sí oko wọn ṣe títì kí ohun ìgbẹ kó wá sí ìlú láti pé gbogbo ìlú mọ inú ìlú máa dì.
2: ẹ ṣeun ojú òní tìyìn o bàbá wa ẹ lẹ ò ìyá wa ẹ kú tẹ̀síwájú lágbára lọ́wọ́ ọlọ́run ọjà ò ní bàjẹ́ ajá ọjà kò ní bùwà jẹ́ ẹ tẹ̀síwájú láti máa ṣe àwọn akitiyan tẹ́ ń ṣe o láti rí dájú wípé agbègbè ibi ọjà tẹ́yìn wà ó ń gòkè àgbà sí àwọn aláṣẹ tọrọ wá kàn náà wọ́n ń gbọ́ yín àwa sì gbàgbọ́ wípé elétí gbàròyìn òun náà ni àwọn ìjọba lẹ́lẹ́kàjẹ̀ka ilé tó ń bẹ lóde báyìí tí wọ́n sì tètè dìde sọ̀rọ̀ wọn a dúpẹ́ pé a pè yín lónìí ẹ sì wá sórí ètò tá a pè ní àgbàjọwọ́ ti Iyamapo Center for Peace, Women and Youth Development ti ó ṣe agbátẹrù rẹ̀ tó sì tó jẹ́ wípé onígbọ̀wọ́ tó jẹ́ onígbọ̀wọ́ ètò yẹn náà ni Enrich Bow Foundation ti ń bẹ nílùú Àbújá lẹ́yìn tí àwọn tí wọ́n jẹ́ obìnrin ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n kóra wọn jọ láti fohùn ṣọ̀kan sọ̀rọ̀ síta lé lórí kò wá ní bàjẹ́ lágbára lọ́wọ́ ọlọ́run a dúpẹ́ pé a pè yín o ẹ jẹ́ wa àwọn àlejò tá a ti gbà lórí ètò tí wọ́n wá sínú ilé agbára ń bí láti bá wa sọ àwọn nǹkan tó ń dùn wọ́n lórí ètò eléyìí tí ó jẹ́ ètò ààbò nínú ọjà lára wọn náà láti rí ìyáàfin olóyè ni wọ́n o Fúnmi Láyọ̀ Faládé tí wọ́n láti inú ọjà ti Olúbí ní ìjọba ìbílẹ̀ ti Olúyọ̀lé ẹ ṣeun ìyá wa tá a pè yín tẹ́ ẹ jẹ́ wa o ọjà ò ní bàjẹ́ lágbára lọ́wọ́ ọlọ́run ẹ bá ní kí gbogbo ara ọjà bẹ́ẹ̀ bá dọ̀hún o bẹ́ẹ̀ náà tún ni ìyá wa olóyè abilékọ Simeat Ajibade tí wọ́n jẹ́ ìyá lọ́jà àti Járíjà ní abúlé Járíjà níjọba ìbílẹ̀ Akínyẹlé ẹ ṣeun ìyá wa tẹ́ wá sórí ètò lágbára lọ́wọ́ ọlọ́run kò ní bàjẹ́ bákan náà la rí alūkkóró fún àwọn tí wọ́n jẹ́ ọlọ́jà níjọba ìbílẹ̀ Akínyẹlé alūkkóró wọn tẹ̀lé wọn wá bí àwọn ni Ọ̀gbẹ́ni Jimoh Ọlajìrì ẹ ṣeun o bàbá wa lágbára lọ́wọ́ ọlọ́run ẹ bàlé láyọ̀ o ètò tá a pè ní àgbájọwọ́ fútọ̀sẹ̀ yìí kò ní àníríjì ju báyìí lọ lọ́sẹ̀ tó ń bọ̀ lágbára lọ́wọ́ Elédùà ó ní kẹ́ pàdé wa lórí ètò yìí bákan náà nígbà tá a tún máa ṣàlàyé àwọn nǹkan wo ó làwọn tí wọ́n jẹ́ obìnrin ọlọ́jà ni wọ́n ń kojú abala abo náà ti fẹ́ kí àwọn tọ́rọ̀ kàn níjọba lẹ́lẹ́kàjẹ̀ka kó ràn wọ́n lọ́wọ́ abala abo náà ti fẹ́ kí aráàlú kó ràn wọ́n lọ́wọ́ ibo gan làwọn náà bá ṣe dé lórí àwọn nǹkan tá a máa gbéyẹ̀wò níjọ́ mẹ́jọ títí dìjọ́ mẹ́jọ ọ̀hún Fọláṣadé Àjàlá lórúkọ tèmi lágbára lọ́wọ́ ọlọ́run ọba kò ní bàjẹ́ fẹ́nìkọ̀ọ̀kan wa àmọ́ rírì yìí o pẹ̀ ń gbọ́ wa.

0: olùrànlọ́wọ́ ni wá àwa láńgẹ́lì áńgẹ́lì lẹ́lẹ́dùn àfiwáṣe ó fi wá ṣe ọrùn fún orí láti yí síbi ire láti yí síbi ayò àbọ̀bọ̀ ni wọ́n ń yí tí ẹ sí bó o ṣe jí ọrùn fún orí ìbò ló ń yí sí ṣe bí ire ni ṣe bí dáadáa ni àbí bí ọ̀kan òkú náà lọ ń yí sí àbó tí ẹ lè sọ pé ibi tọ́rùn yí orí mi gbà lọ́tẹ̀ ibi ire mọ̀ la padà já sí àbí yóò ní ṣèjì á fi ẹnu á dákẹ́ èmi ò mọrú ọrùn tọ́lọ́run á fi sábí orí tèmi bó o wá ní ṣe bá ń lórí lọ́dọ̀ tí àbọ̀ wọn tó ń ṣáńgẹ́lì lórí wọn tiẹ̀ ti dà wọ́n lẹ̀ kàṣá ti kàṣà míì lọ ìmí ti rìn lọ ó ti ṣe dáadáa ó ti rìn dáadáa nínú ayé bó o nìwọ ṣe ń ṣe lápá abẹ́hùn ọrùn tó o jẹ́ fórí ṣé kìí ṣe pọ̀ ní orí rẹ lára ṣé kìí ṣe pé ọtí ẹ̀ wá sórí náà dorí túúlù ọ̀sọ́dorí tí ò nítumọ̀ mọ́ ọ̀wá wò pé ẹ wò ó bó bá ṣe wò kó fayé rẹ̀ ṣe igídá ẹ̀yẹ́fù èmi tẹ̀síwájú ṣé bá nìwọ ń ṣe lágbọ̀n ọ̀dọ̀ tiẹ̀ àbọ̀ dúró tán wípé bẹ́ẹ̀ kinní kan bá ń pàràbà tí ń fagi kinní kan ya kò lè fagi tì ẹ ya ṣé bá nìwọ ṣe dúró tì ṣé wọ gẹ́gẹ́ bí ọrùn ọ dúró tì orí rẹ bí àpáta ṣe dúró tì rẹ pé ọrùn kinní kan báyìí làpárò kú sí awẹ ẹrú kan èmi rẹ là ń lò bó o lórí lágbọn lọdọ tì í. Ẹkú ilé o, ẹkẹ́ àsán, ẹkú ojú mọ́, ẹkú ìyálẹ̀ta ní gbogbo tẹ̀ tí ń gbọ́ wa. Adéronke Sunshine náà ló dé sí yín lọ́sàn-án tì ní o. Ó tún dé bìbà bí ìṣe rẹ̀ lórí ètò ayé obìnrin. Ní Lagi 96.7 FM, òkè gájòkè lè funfun báláwo. Nífẹ́ lẹ́lẹ̀, bẹ̀lá tún ró dẹ́dẹ́ sí lọ́sàn-án tì ní o. Bẹ̀lá ti fẹ́ ró bí ẹdún, ta fẹ́ rọ̀ bí òwe, ta fẹ́ fọ̀rọ̀ jómi tó rọ ọ̀rọ̀ nípa àgbáyé gbádùn tàwa tọkùnrin, àtọkùnrin, àtobìnrin, àtọmọdé, àtàgbà. Lọ́sàn-án tì ní bó o ní ọdí ọdún bí àsìkò ọlùdé lọ́tún lọ́sìn bó o ní ṣe ẹ̀yẹ́ ń jẹ́yẹ̀ ọmọ yẹn ṣe gbogbo paparazzi yẹn ṣe gbogbo vibe yẹn all their positive energy gbogbo mole gòkè mole sọ yẹn báwo ló ṣe ń rí lọ́dọ̀ tí yẹn àlẹ́yìn náà kan àwọn tó ń complain torí ọ̀kan ń complain lọ́wọ́lọ́wọ́ báwọn ni gbẹ́gbẹ́gbẹ́ ọlùdé wa pé mo ti ẹ̀rí kan lórí ẹ̀rọ ayélujára gbogbo èlùbọ̀ ìyáre àtògì
1: gbogbo ẹ̀ ló lọ́pọ̀
0: ó sì bọ́ sí kíṣìnì ó dá mọ́ra wọn ọwọ́ àtẹ̀gbọ́n rẹ̀ wọ́n á fi kunjú wọn fi bára
1: ìyẹn tiẹ̀ kọ́ mọ́ ń dáadáa
0: ọmọbìnrin yẹn sì débẹ̀ ọmọbìnrin yẹn sì débẹ̀ ó sì bú sẹ́kùn
1: láyé ìsìn ẹ mọ iye èlùbọ jẹ báyìí.
0: Èmi gan tí mò ń wò ó mò ń bọ ọmọ yẹn kẹ torí mo wò pé tó bá ní kò ń lu àwọn ọmọ
1: yẹn. Àlù ṣe lè ṣe ni àlù ṣe lè àbí kó má wulẹ̀ fọwọ́ kan wọ̀ pé yàrá kó rọra jẹjẹ máa kó rọra fi wọ́n lẹ̀ jẹjẹ
0: omi bọ́ lójú ó
1: ìmájí
0: ẹ̀dàkùn a ti mọ̀ pásìkò ọlùdé tìde kí sì ṣàlùdé ọlọ́jà ráńpẹ́ ọlọ́sẹ̀ mẹ́jọ
1: ni ọpàlẹ̀ ilé mọ́ o
0: ojú méjì gbáko báyìí láàfin ló ń lé ṣé wàá ráwà ta láwọn ọmọ kéékèèké ẹ má jẹ́ àfihàn àwọn olùwọ́n o ẹ má jẹ́ àfihàn àwọn olùwọ́n o kọ́ mọ̀ jẹ́ pé.
1: Ọlọ́run ni Jésù ò gbọmọ náà lọ́wọ́ wa.
0: Àmì Ọlọ́run.
1: Torí dábìyànú ni bẹ́ẹ̀ ni dábìyànú ni wọ́n á máa ṣe o. Àwa òbí ni ká palẹ̀ ilé mọ́.
0: Ike àwọn ike funfun gíga yẹn ògì wà nù ẹ̀ ẹ̀bọ́ bẹ́ẹ̀ fọwọ́ pọ̀ ẹ̀ dálẹ̀ ẹ̀bọ́ sínú èlùbọ́ náà ẹ̀pọ̀ yẹn náà pọ̀ kí ló jọ lójú yín. Sẹ́yìn wa ni sọ pé sókè yẹn wá sọ pé òun fẹ́ fi ríyìn olú ọmọ.
1: Àlùṣe lè ṣe
0: tó bẹ̀rẹ̀ sí ní bíléèdì kọ́ àbí ètò máa ro ògiri tó ń ya ogbo ohun tó wù sí lọ́tún lọ́sì.
1: Ilé tán ṣẹ̀ṣẹ̀ kù tó dẹ̀ mú tẹ́ḿpù tó dẹ̀ ń yà ìmí ìbá ìpẹ́ńsù ẹ̀mí gan ṣe bí àwọn oní tẹ́ḿpù oní pẹ́ńsù ṣe bí àwọn bá tiẹ̀ romi àti aṣọ ó sì
0: yẹ bíléèdì
1: ló fi ń ha ara ganan tó fi ń kọ nǹkan sára
0: ganan. Iye náà máa gé lọ́wọ́ àtẹ̀gbẹ́ tó ń lo fún tíà gbà tó kọ́ tán torí ó wá fẹ́ẹ́fẹ́ ó ní àwọn to check what is inside. Kí ló fi ibẹ̀ tó fẹ́ yẹ wò?
1: Ó da.
0: Kí ni wọ́n á kárú ọmọ ẹ̀ ṣé kò ní fẹ́ lu ṣe lè ṣe?
1: Àlù ṣe lè ṣe.
0: Ọ̀nà mo fẹ́ rẹ̀ ẹ̀yìn bá mi. Ẹ̀yìn mọ́ mi àti mi ẹ̀gbọ́n mi bọ̀dá mi lọ́sàn-án tì ní. Ẹ ti wọ páyé obìnrin iye ìwé ni kò ní gbàgbé fọ́kàn ọmọ bò ń bá wọn bẹ̀bẹ̀ ni mo ti ń kúnlẹ̀ ẹlẹ́ báyìí o. Mo ń bẹ̀bẹ̀ ẹlẹ̀ de àṣìṣe wa torí kò sí nǹkan tá a fẹ́ fi kàn. Lọ́sẹ̀ mẹ́jọ yìí àbìyín nínú àpò ìnínú pọ̀ ẹ̀fọ́rí ń bẹ tó ẹ gbàgbé ẹ̀rọ amọ̀ bá wa fi tẹ́ bá ti mọ̀ pé àwọn nǹkan yìí ẹ̀ fẹ́ ká ṣe bákan e palẹ asiko palẹ mo le wa se tera wa ta nto omo omodun kan mo mo tan se rin o se nsare kakiri yen
1: awon yen awon yen ti e ni se gidi to se won pa won to ti e ti to bi odun marun odun mefa e le jaju mo won pe joko ba
0: oko ti e to ya gba sleep
1: omo odun kan
0: ah opon gan kosu
1: opon gan kosu
0: suru ni ke fi ba wa se e dakun an be yin lo so to lori eto aye obirin e ti mo pe ye ewe ni yo be yin na ni e to ba le lo sile lesson ninu e je on lo e to ba je pe lesson o je ra pe ta okay egbe ele koju na fe kon ko se owo bi awon ton ti dagba ton ti wo bi teenager it 13 and above 50 wo bi 18 to fi bo se adult ta wa pe ko se nkan to fe ma se ni ti won fi mo rin kaakiri adugbo ti won fi mo lo ri ti ko ye kon lo ti won fi mo rin ti o ye kan ri debi ti won ri ti o ye kan ri se si mo pe ero ayelujara wa ta ngbe ka orisirisi lo kun ri e debi ti won mo fi han ra won ti won mo wa ko to e je ka fun won ni se je ka engage won oni and hide hands is the devil's workshop owo to dile bayi na ni rore nso ta wo ohun o ba dile ba ye po ki on ti dilaro ni le won se n to ye kan se bi ago mejo sa ago mesan bo je ibi ton tin ko eko moran pe won ranso ni eko opon diran ni computer ni robotic ni gbogbo e lo kun be ka ki lo ni jantire re mo ti po keki po gbogbo e bayi on lo kun be e je kan mo wa ni se owo ibi ti lu nlo ni isibi taye nlo ni isin eko owe ni kun o le se mo e je ka fun won leko mo mi se se mo pe asi mo pe adeje sunday won lo church to ba di jimo won lo mosalasi won lo ke oni role role e je ka tun fi iko ise owo na kan ta won ni pe ninu gbogbo nkan ta wa ka wa yi mo oni ka wa titi go titi far away as china yes mo ka tin ko gbe na wa ba wa na ni isin gbogbo laye lu jara on lo ti je ko rorun fun wa
1: le ko lori internet ba
0: ma ti mo pe ma monitor won lori iyen tori won kan se sile na fun won just like that
1: to lori sile la ma jade
0: be ni to ye ko wa restricted si won according to their age so ba si le pe legbe ile na e fi won sibe kan ma lo kan foju si oni e o kekere bayi mo le ti ko mu e laso kekere ba pe ipo si ni pe titari ro na la kola bo ba jina tan yo ah emi like bi mommy yen se soro si mi bo ba je ya re le so si on bi to tin kose so sapo nbe ni abi ti mommy yen ba soro si e ba kun le o ton ba ran yen se ba kan le so sakuro ni ibi ti an lo losun to ni ki se bi to jina rara to ro ta ba gbogbo wa na lotun lose amo ko to di pe boya ma wonu e lo loni sansan e si mo po ma pe ninu ori eto yi a ki gbogbo won to sojo bi ninu osu awon aye obirin akoko ninu osu kejo na mo re
1: be ni o akoko ni o Olorun seun
0: in lo na
1: odun in lo were were na ni
0: adupe
1: lowo Olorun
0: adupe lowo adani waye to so wa January February March April May June, July, ati ti mu August iyun osu kejo ninu mejila amo ti wonu kejo badani waye losun tun ni pe yo so wa yo da wa si kalego akaba kejila na layo atalafia gbogbo awon ton si lai lera kan lara lotun losin badani waye losun tun ni pe yo da wa gbara re leyin yo bororo otura si bi baba ti nta ko wa wa lese mo fe ki gbogbo olojo bi ore mi ko wa nu won dikin oluwa seun omo baba adowu ona sojo bi ni se je ta ko beyen o se ojo bi ti e aburo mi kan na se lana bola nle ona se birthday ni ana eyan dikin na lawon na imule dikin ni won ase yi sa modun la se edimare ni gbogbo yin odun kan omo pe omo august se die na dun agba yi daniel na so pe no james James si wa Africa Michael Jackson wa o na fe se birthday ti e lola ara won na la nti buki traffic ye jebu gbọn mo lojo binu osu kejo na na bada ni waye loso to ni pe ni gbogbo yin odun okan yin o bale e ni faison lo gba la se edun mo se ba da wale bayi yo yo risire iliye tin woju mi e ja lo taja ta ba de ma wa wonu e lo okay wa don sojo bi ah oni wiliye na wa nu awon bolojo bi osu kejo mo binu baarin ase yi sa modun gbogbo yin o odun kejo gbogbo nte ba da wale bayi yo mo jo la se edun mari inu yin o dun akon yin o bale lapapo ba ti fe lo polowo oja ta ba de ma wonu lo loni sansan iru eko wo ni won fun omo re se omo re ti e le pade eyan kan lona to mo ri kan ki won mo ri pe lenu ni ode esin ko se ko pan kire ni mo kelomi gan pade e lona ko ki omo de mi gan ko ni da elohun
1: imi mo ni o fi da yin lo akan wo yin
0: gbogbo awon ose si gbogbo awon asa wa awon kan to mo lu rorun gbogbo e lati danu se fe so ko laju na ni abi jenzi na ni abi wo
1: jenzi na ni o laju ni ko lo nsanu wa lowo jenzi
0: jenzi
1: imagine ah
0: aloju kan ni bimo
1: igba oju
0: ni mo to so ti wa doju kan na ti obi toju kan nu o to ni
1: ah ko da toju kan yen o ba sin le nko
0: hm o awo pe e fo mo mi le o o pe jojo pon e fi le o iye ki gbo ki gba ni o so wa ye ko ri be
1: ye ko ri be
0: bayin to wa kiri to wa so pa pe awo mr dio pe mo ni teacher kan ni amichurian primary school school 3 nyan mr dio yi mi mo bi o si wa bi won simo to ba fi so pe mr dio ye nbo if you are fair way ninu school yen gba yen awon soldier si wa nbe sergeant shitu sergeant sunday to ba gbopo to o pe orin lasan ga bon so fun e pe won bo lasan gbogbo n to nse ti o to o ma jale ni to ba ran si sergeant shitu la go meje aro papapo o ti se to won ti gbona lewe
1: lo si yen mo laye sin yi o
0: si yen mo
1: ma ro be ba bo mo lomo wiju gan iye ni o ba yin wi pada pe kilo de
0: ti won ma ja lo lu ti sa lewe
1: won ni kilo de lai ranju mo mi ran mo mi e je be bi ti
0: bo la se bara wa nbi ta bara wa e je lo taja ti n ba taja ma soju opo le gbogbo wa na la joda si o losan to ni adorun keso nshayin na lori eto aye obirin abonjo ero losan to na ni mega child of god olusola re o to lo tu mi na se ti la akinsola oga gba mi na ni kenneth grade kebugi himself ayi obirin o na le nbo tin ba lo taja tin ba de awa wonu e lo lodi sansan mega oya e ja re ta
2: lagilu fm 26 26 26 26 26 26 26 26 26 26 26 26 26 26 26 26 26 26 26 26 26 26 26 26 26 26 26 26 26 26 26 26 26 26 26 26 26 26 26 26 26 26 26 26 26 26 26 26 26 26 26 26 26 26 26 26 26 26 26 26 26 26 26 26 26 26 26 26 26 26 26 26 26 26 26 26 26 26 26 26 26 26 26 26 26 26 26 26 26 26 26 26 26 26 26 26 26 26 26 26 26 26 26 26 26 26 26 26 26 26 26 26 26 26 26 26 26 26 26 26 26 26 26 26 26 26 26 26 26 26 26 26 26 26 26 26 26 26 26 26 26 26 26 26 26 26 26 26 26 26 26 26 26 26 26 26 26 26 26 26 26 26 26 26 26 26 26 26 26 26 26 26 26 26 26 26 26 26 26 26 26 26 26 26 26 26 26 26 26 26 26 26
3: owurọ 9 a.m. This is more than a meeting. It is a divine encounter with God. Through his anointed servant, Prophet Akibima. 2026 apostolic meeting. Ojo Wednesday 12. The Friday 14th August ni. Lagumeso owurọ. Lẹ́yìn Olúwa yóò fi máa bàlẹ́ gbogbo àwọn ikọ̀ rẹ̀. Àtúnṣe nínú ìjọrò wọn lágbára. Gbogbo ẹni Christ Power Buster. Adégbàyí Ife Ibadan Express Road. Ìbàdàn Eagles Association of Ministers. Ló ṣàgbátẹrù ẹ̀. Ìwọ náà wà gbàgbára. Ó lè ṣe tayọ.
4: Wọ́n ti bẹ̀rẹ̀. Mo lè ṣe aláìmọ́panilẹ́rin lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
5: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kọ̀nọ́fùrù.
4: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kẹ má wà rárá.
5: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a

0: níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidi gbà sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
1: Ẹyin tẹ̀mí báwo ni o ṣe wá.
2: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
3: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
4: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá wọ́n mi lọ́wọ́.
0: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Gbọ́n mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jèǹkì fún ọ kúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
5: 0807-112-4000.
0: Splash FM Media Academy, ṣíṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.

0: gbà lọ́rùn mọ́ tó bá wá sọ fẹ́lòmíì ẹ̀wẹ̀ náà pé ẹ sọ́run ọmọ yìí dáadáa èsì tí ò da onímọ̀ ẹ àwọn ẹ̀gbọ́n rẹ̀ wà nílé ìtumọ̀ rẹ̀ ni pé
1: èfi tí yín ṣe tí yín
0: tí yín sì kọ́lé ẹ̀kọ́ mi ní tí mò ń ṣe kì í ṣe alákọ̀ọ́bí àwọn tó sì rí ipò sọ̀rùn bákan kọ́rùn mọ́ ọmọ ru ọmọ kó wọ́n di pé yóò di wàhálà fún ìwọ náà tó bá délé ni kì í ṣe pọ́n dédé tàbùkù rẹ àbọ̀ ń wò níwò pé kínní ẹlòmíì tó bá fẹ́ wọnú mọ́tò wọn ni ẹbẹ̀ rí orí ọmọ yẹn o tíbi tara rẹ náà náà ń wí fún ọ èmi sì ni pé gbogbo nǹkan báyìí náà àìfi ni pé ní àìfihàn pé èèyàn tí márùn kó ṣọ́bà tẹ́wọ̀lú olóore tí gbogbo wa fi bára wa níbi tá a bára wa lọ́jọ́ tòní má fọwọ́ kan mọ́ mi ta ló nà ẹ́ ìyá alágbájá ni nìṣó ń bẹ̀ ṣerú ẹ̀ wà láyé ẹjọ́ ń fa
1: kò sí o
0: tọ́ba náà ẹ̀ gan tó délé tó sọ pé lágbájá náà ẹ̀ wà á tún jìyà mí ni kan tó biẹ́rẹ́ rẹ̀ kí ló ṣe
1: lè fọ́pọ̀
0: tí ẹ̀rú lákòókò pé o wá lọ fẹ́ ju àgbàlagbà kan sùn ìkó ni ó tẹ̀ yẹ
1: ẹ̀dá rẹ̀
0: àwọn ọkọ gbé kan mi.
1: Àní wọ́n ti ẹ̀dùn pè yín bisi bọ̀dí ń bẹ̀ bá rí tí ọmọ nébọ̀ yín tó ṣe wùwà kan tí ò da tẹ́ bá wí tó ṣe bá kan tẹ́ bá tún wá sọ fún yẹ pé ẹ mójútó ọmọ yìí o ọlọ́run o àbùkù yẹn máa pọ̀ bàjẹ́.
0: Ṣọ́là jù ni àbí pé kí ni ká ti pè náà.
1: Tọ́ ká lọ́la jù náà ni because ẹ mọ̀ pé ayé ó ń evolve ni
0: ó dà
1: pé Gen Z náà ló mú gbogbo ilé wa.
0: Ó ní nǹkan rẹ ká fi lọ́mọ lọ́wọ́ àbí ṣé ẹni tí ò gbẹ̀kọ́ ẹ̀kọ́ wo ló fẹ́ fúrú ọmọ náà àbọ̀mọ tá a tọ́ da ìwà àbàjẹ́ tó wà lára sí èèyàn ni ó rò pé nǹkan rẹ tó yẹ kó máa ṣe ni.
1: Ṣé rí àwọn nǹkan kan wà tó jẹ́ pé èmi sì máa ń rò pé àwọn ọ̀làjú àtòkèrè yẹn ó ṣàn wá sọ́dọ̀ wa ó ti ń jẹ́ kí àwọn nǹkan tó jẹ́ àṣà tiwa gangan
0: ká máa
1: sọ dànù because gbogbo nǹkan tá à ń rí tó wá ń ṣẹlẹ̀ ńsìn àwọn tó wà àwọn ará òkèrè ni wọ́n máa ń ṣe gbogbo irú àwọn wà báyìí and pẹ̀lú gbogbo wà tán wù yẹn ó ti ń tẹ̀ lára àwọn nísìn báyìí àwa dẹ̀ ń rí outcome ẹ̀ bá àwọn gan ti ń gbìyànjú àti wá wò bí wọ́n ṣe máa dá àwọn òfin pé ọmọ ní freedom láti ṣe àti òbí wọ́n ti ń wá bí wọ́n ṣe dá lẹ́kun but àwọn ń wá bí wọ́n ṣe dá lẹ́kun lọ́dọ̀ wọn torí wọ́n ti rí àwọn side effects ẹ̀ àwa wá ń gbà ń bí báyìí gẹ́gẹ́ bí tuntun ó wá di pé kò sẹ́ni tó lè bọ́ ọmọ
0: ọlọ́mọ orí àlè báyọ̀ ìwà àwọn ìwà tá a mọ̀ pé kí
1: ni ìyá ọ̀dà
0: àwọn àgbà náà bọ̀ wọ́n ní bójú bá ń ṣe pin èèyàn máa ń yọ ọ́hún
1: ni
0: níbi ọ̀ ń ṣe pin o tí ó sì ṣàtúnṣe.
1: Bá a ṣe ń sọ yìí náà àwọn míì náà wà tó jẹ́ pé bóyá wọ́n ń ṣerú ẹ̀ tẹ́lẹ̀
0: kò sí bẹ́ẹ̀ rù mọ́ gbogbo ohun tó máa ń sọ fún wa ń gbà yẹn pé má jẹun lẹ́nu ọ̀nà má jókòó lé odó má gbẹ ọ̀fọwọ́ gbèjò kì í ṣe pé bóyá nǹkan aburú bọ̀ torí kán lè kọ́ṣọ́ wa fáwọn nǹkan bàjẹ́ àti nǹkan tó lè tibẹ̀ jáde.
1: Mo tún wá rí i pé ní ayé ìsìn ìta wà yìí ká sọ pé bóyá ọpọlọ àwọn ọmọ yìí gan-an ó ti wá
0: ó ṣàpù
1: jù ti tẹ because tẹ ẹ bá ní ọmọ máa fọ àbí yín ni ọmọ mi kí ni what's the reason ẹ máa ń láti ṣàlàyé délẹ̀ délẹ̀
0: ok ọmọ tán ni ọmọ fọwọ́ gbèjò òtútù ó mú
1: bẹ́ẹ̀ni
0: ìgbà táwa sí àmọ́ òkú kí wíkí bóyá tààrà bá sán àròkè wa lọ́wọ́ àwọn ò ní fọwọ́ sí ìbẹ̀rù yẹn wà mẹ́ bọ̀ tí ọmọ sọ fún sí ok ó fọwọ́ sínú òjò òtútù máa mú ẹ̀
1: alóhùn awọ cardigan láwọn ọmọ
0: sọ kó tó di pé yóò wọ cardigan nǹkan ta pé ta ni ó dálẹ̀ fún tó bá dálẹ̀ dálẹ̀ ni wọ́n
1: bó ṣe jẹ́ ni
0: má jẹun lẹ́nu ọ̀nà ẹni tó ń bọ̀ ó lè gbé bàtà kọjá ìdọ̀tí lè ṣe sí ó lè máa sáré bọ̀ kí nǹkan yẹn dànù.
1: Bẹ́ẹ̀ni gbogbo àwọn nǹkan yẹn wọ́n fi ń kọ́ṣàn wa ní Bọ́lá yìí sin gbogbo ẹ̀ láti dànù àṣà aláṣà lókù tá a wá mú báyìí àṣà aláṣà tí ò dẹ̀ pé wa.
0: Kò pé wa o.
1: Kò pé wa.
0: Kò pé wa o.
1: Kò pé wa because àwọn tó ń dáṣà yẹn gan fúnra wọn gan wọn.
0: Ṣé ẹ mọ̀ pé ọmọ mi kí n tún mú lọ síbi à ń kíni à ń bọ̀wọ̀ fágbà ó lójú ọmọ tó lè pàdé yín lọ́nà mọ́ ní ìsìnkán kí yín pé ẹ káàbọ̀ mọ́ àbí ẹ káàbọ̀ sá.
1: Ara ń tà ń sọ náà ni.
0: Ṣọ́lá jù náà ni.
1: Ọlájú ni àṣà aláṣà lákọ.
0: Ìgbà tí mo ti ẹ̀ ń sọ́lẹ̀ kan lókè èèyàn kan ní ṣọmọ mi tí kí ìyá rẹ̀ àti bàbá rẹ̀ lédè ibi tí ó pàdé ẹ̀yìn lọ́nà tí ó kí yín. Àwọn òbí sì wà nù lé ẹtí láàárọ̀ ọmọ ò kí yín.
1: Ẹ̀ẹ́dẹ̀sọ̀rọ̀.
0: Ṣé kíkẹ́ ọmọ náà ni ká pè yín náà ni.
1: Bíba ọmọ jẹ́ nìyẹn ìyẹn ò ṣe kíkẹ́. Mọ ìmí máa ń sọ nǹkan kan gbà tí a wà kí wọ́n á ní ta fi ń kẹ́ ọmọ gbági ló wà.
0: Bẹ́ẹ̀ni.
1: Wọ́n á ní ta fi ń kẹ́ ọmọ gbági ló wà. Tẹ bá ti ṣẹ̀ báyìí tẹ bá ṣe àmọ́ wa ní èmi ò ní spare o ní ta fi ń kẹ́ ọmọ gbági ló wà.

0: pe iru kini nkan ti ba sele o bo mo re wi o gba lowo o gba e pada
1: wa loke ati kekere ati kekere ni wa lokere ah e o kere e file ah omode se ni
0: omodun mejo na to si wa kere
1: lara dagba o ti wa dagba tan ku ni se gba mo e mo pe bi owe
0: e won ni kekere ba lati pe kan roko
1: kan roko to ba dagba tan yo gbebo kebo kebo ati kekere to mo kekere ba ko si omode ti o kin fe se o agidi ori koko ni kekere be yen pe ki iya na ko o le ti wo yin o ko ti sere lo yo ti pada wa bo te ba ti tẹbati fun ni size e o ba ya o ma jule sugbon gba te ba nfoju wo pe omode ni e file omo kekere si ni jare bo se ma dabada a wa dagba tan wa ma ti obi yen a ma dojuti because ire le ite so idojuti ni
0: ojuti e ti omobirin yen tori mo wo pe lilu pe awon pawo eyan kenubo o wa pada na ni na bad in na bad to wa na ye emo omo yen ti wa si lo kasi bi kan na o wa nko ninu she did not say sorry to me omode omode omo le iya somo omo mi o le da omi gbe kana lomodun merin lomodun meedogun won le da su ara won fo se nti o gbe ko ninu nti o re yan ko ninu ile ni o wa gbe ko tita to re ko lewe ko ta si wa igba ta wa kere magbalagba ba wa nbi kan to je pa aye yen lo ku eyin o dide fun ru agbalagba yen ni ko si ru e mo ni sin you came late you had to stand up
1: wa fun ma ba yin du ke ja agbalagba ko je pe ti a wa ni kini a omode ma ba yin du ni o pe
0: to
1: mo lo ma
0: wa ko ba yin ko feel to ba doko yin
1: ko feel anything ko feel nothing
0: e ro be
1: o se be mo pe omo tan ba ko lati le ohun lo ma mo pe nkan bayi ti mo se o da eni ti o ba mo ko mo niyan on tan pe leko ni awo obi la gbodo ma ko won pe okay bayi lo se ye ko se bayi lo se ye ko se bo to mo ti o ba mo ohun ma wo pe that's the normal thing
0: se won wa le firu omo na le ko lo solude nbi kan se won ni rasiri pe bo se to won pe atora atoba je na tora
1: mo ri
0: obi se wuri wa lo je fun won ni abodoko oku
1: e woru ete so yen sin se iwuri lo je fun ya yen gba to mo nbere si ni na ni public se mo pe yo ti ma na nle ti o correct
0: e yara le ba seju opo le wili ya bi bo de sha se won lo okay eja mo pe bi eyokan abi meji si 0912370867 0912370867 to ba se je yin tokyo kono ni +234814249 1006 hello
2: pẹ̀lú ẹgbẹ́ tó
0: ẹ ká san báàbí orúkọ yìí bí tẹ̀tí ń pè wá
2: lórúkọ tí mi náà láti ẹgbẹ́ gbà kó yára fún olómìnà rẹ̀ lásìkò yìí
0: oyè bá ń dá sí.
2: sẹ́ẹ̀rí ìyá mi ló bá yé ọmọ rẹ̀ jẹ́ sẹ́ẹ̀rí gbọ́ báyẹn ìyá mi ló bá yé ọmọ rẹ̀ jẹ́ ní ẹgbẹ́ bíyà ti bá yé ọmọ rẹ̀ jẹ́ ní ẹ̀ka nìkan tó náà bá padà bímọ náà olóòpàdà bá yé ọmọ rẹ̀ jẹ́
0: ṣe mọ̀ pé ògbẹ́ ẹ̀kọ́ tán fún náà ni ó mọ páàsì lọ sọ́dún ọmọ
2: rẹ̀ tí ọmọ mi bá fẹ́ skul bẹ́ẹ̀ gbọ́ ìyá yóò tẹ̀lé lọ skul lórí ọmọ bá àwọn títajà
0: nípa ọmọ ọmọ ọgbàdàn fẹ́ẹ̀lì
2: bọ̀ nígbà tí ti ẹni ẹ̀ náà bá dàgbà padà tó náà bá padà bímọ náà ẹ̀kọ́ tí ìyá tí ìyá rẹ̀ kọ yẹn òun náà ló tó yẹ pé aláàtọ̀ orí lè fọkàn ọmọ rẹ̀ ó ti èyí títí tí ó mọ yẹn ó fi wá rà tó fi wá ṣèkí onígbàtàwà wà kékèké tí a bá ṣe ń ta báyìí wọn máa nà wá tá a bá dẹ̀ dẹ̀ni tá a bá sọ fún ìyá tó bí wa
0: bẹ́ẹ̀
2: lọ tá a bá ti lọ bẹ̀ tó bá jẹ́ pé ìyẹn tá a bá ṣe kò dáa wọn ní pé ẹ kí n náwà jù báyẹn lọ kì í jẹ́ pé mọ́mí ìwé òtún wa máa gbó sí bọ̀ ní náà lè ta wà yìí àwọn ẹ̀yọ́ lórí ikú ló pọ̀ jù
0: sùúrù ni bàbá ẹ ṣe o
2: àwọn ẹ̀yà tí ẹgbẹ́ tí wà nílẹ̀ àkàrẹ̀ pọ̀ jù
0: ẹ ṣe o fúnra pé má jẹ. bàbá ti sọ̀rọ̀ tó pọ̀ àwọn ẹ̀jẹ̀ àlọ́ tajà tí ń bá tajà tí ń bá dé má tún ṣojú òpó lẹ̀ gbogbo àná làjọ lè tó lọ́sàn tó ní tajà dá sí lágẹ̀ẹ́lì làwá wa ẹ mọ̀ lọ́ọ̀bì kankan mò ń bọ̀.
3: Wọ́n ti bẹ̀rẹ̀ kí o lè ṣaláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí ni ó ti ẹ̀ dá ohun tí gbogbo wọn.

0: telephone 0707 118 1997 that be 0808 070 1243.
1: Lagilu FM 96.7.

0: ayé ọlá ayú la wà
1: o. O ṣeun bá mi ẹ ṣaka on ni ayé ọlàjú la wà bó lọlàjú rin lọdọ ti yin ṣe n lo dáadáa ṣọlàjú ṣe o ti pa yin lára sínú ṣe o ti ba nkan jẹ mọ yin lára on ni ọgẹdẹ n bàjẹ àlọ n pọn on ni kọlọ fún wa lọmọ alálùbáríkà ọmọ tí ó yàn tí ó yanjú tí ò ní borúkọ bàbá torúkọ ìyá jẹ hello
2: Ekaso
1: ya mi oriko yin ibi te tin pe wa.
2: Ọjọ́ bí sọ bẹ́ẹ̀ ni jẹni láti lúgbọ́dẹ.
1: Iye Evander sì ya mi.
2: Pẹ̀lú ètò níyì. Ìfà inú mi dùn sí. Orí ó tẹ̀ máa ń yà mí lẹ́nu mi. Ẹ wò ládùúgbò tọmọ bá ṣe nǹkan tí ò dáa tó bá bá wọn wí bá wọn ní kí ẹ mọ́ ni. Ọmọ ò ní kí ẹ yóò ní kíyàn mọ.
1: Àtọ́mọ àti yóò bá ní kíyàn mọ́ torí pé bá wọn
2: wí. Ẹ ká wọn mọ́bi tí ò dáa tó lè jẹ́ pé ó lè pọ̀ sí ọwájú wọn jẹ́. Orí ẹwọ ẹrú tẹ wá ń bà mí báyìí pé kí ni fújọ fẹ́ gbà báyìí ìrẹ́ mi tí mo sọ̀rọ̀ ẹ̀sìn fẹ́ pé fẹ́ràn sí mo wá wò pé bíbélì dẹ̀ ni pé àtọmọ èèyàn àtọmọ ọlọ́mọ lèèyàn gbọ́dọ̀
1: tọ́ papọ̀ bẹ́ẹ̀ ni.
2: Èèyàn á fọ bí wọ́n ṣe nífìí ni èèyàn gbójú sẹ́gbẹ̀ẹ́ ni o kọ́lọ́ kó dáríjì o.
1: Àmì ẹ ṣeun
2: yá mi
1: yes ma àwọn tó ní tó bá bọ́mọ wí tó bá wọn ń bi tí ò tọ́ tó bá wọn wí tó pàkíyèsí wọn atọ́mọ àtìyá ni ò ní kí èèyàn mọ́ tó ti wá burú tó bá wọn.
3: O burú jù bẹ́ẹ̀ lọ.
1: Hello.
2: Hello.
1: Hello ìyá mi ẹ̀ka sọ́mọ.
2: Ẹ wà mà. Ṣẹ́rí ọ̀sẹ̀ sọ yẹn. Ọ̀rọ̀ gidi ni ṣẹ́rí àwọn kan wà ládùúgbò wa tó jẹ́ pé ìyá ò máa sọ fún àwọn ọmọ wípé ṣògbó ti dàgbà ìwọ náà lọ ní máa fẹ́ wà láìta láìsọ́lá ìsìlá wà.
1: Ọmọ ọdún mélòó.
2: Ọmọ tí ò ṣiṣẹ́ tí ò ṣàbò tí ẹ̀ mọ̀ sọ pé ó ń lo fóònù tí wà bá sọ pé ọmọ tí ò ṣiṣẹ́ tí àjọ oníbóró kiri fóònù àdùntà wọn. Ṣẹ̀gbẹ́ wọ́n ti fọ ayé lójú. Kúlẹ̀ tí àwọn ọmọ mi fẹ́ àwọn ọmọ mi lè wá lọ rí dé lọ́dọ̀ mi pé àwọn
1: òfin
2: kọ́ àwọn ọmọ kọ́ so tí wọn kọ wá lóhùn làwọn ò lè wá gbà òní kà mọ kọ àmọ rírà dáadáa tó yẹ kó rí dẹ.
1: aláwo bá wa tá ọmọ wa onáà la ṣe ń pariwo lórí ètò ayé obìnrin
2: fún
1: gbogbo wa pé
2: ẹ jẹ àtọ ẹ jẹ àtọ wọn gidigidi ká mọ pé rà dáadáa náà ṣe
1: ẹ jẹ àtọ wọn wọn jẹ àfi gen z bàlú jẹ ká má fọlà ju ba gbogbo ẹ jẹ
2: rà dáadáa náà ṣe rà dáadáa
1: ṣe rà dáadáa ẹ ṣe ìyá mi. Ọ̀rọ̀ rèé ó ní bára ilé ẹni bá ń jẹ kòkòrò kí kòkòrò tá a bá kọ̀ tá a sọ fún ọ̀rọ̀ ọ̀rọ̀ rèé ò ní jẹ́ gbogbo owó sùn lóru o kò kàn mí kò kàn mí ṣé gbogbo owó tí mo bára wa ń bi tá ipẹ́ tá a fẹ́ báyìí nìyí torí òun ìyá ìsọtán nìyí ọ̀nà àwọn ò lè jẹ́ kàn mọ́ àwọn wá aṣọ olùdé ládùúgbò torí wọn ò ní fẹ́ kí wọ́n kókó wọn rí wà tán wù débi tí wọ́n mú nínú ẹ̀ ó sì ní bábá sọ fáwọn òbí wọn pé ọmọ yìí hùwà báyìí wọ́n dọ̀ta wọn ládùúgbò ni kò sẹ́ni tán bá ṣe mọ́. Hello. Ẹ káàsán. Yes ma.
2: Ọlọ́run ẹ̀ ṣe
1: mí. Àmì Ọlọ́run.
2: Ọmọ tí mo sọ̀rọ̀ àwọ̀ ọ̀yà tó tọ̀. Orí àwọn ìyá mi bẹ̀rẹ̀ mo rí àti máa sọ fún ẹ̀rí pé ẹni tí mo bá jà gbọdọ̀ rí kò fi mọ́ o. Ìwú ìyá o tún yẹ. Ohun táyẹn já wà tí wàá máa sọ fún àmọ́ pé mi gbọ́dọ̀ rí kò kẹ́yìn yẹn náà.
1: Ṣèbí ńgbà táwa kéré tí ìyàwó bá ń báyàn ìjà tó ò bá kí alágbájá kò sóúnjẹ fún ẹ torí kò kàn ẹ ṣe mọ pé kò rí bẹẹ nígbà kan olúwa bó wa lo jẹ báyìí torí ọlọrun. Hello. Hello. Hello.
4: Hello maa ikú ètò wa.
1: Yes ma orúkọ yín bí tẹ̀tí ń pè wá.
4: Orúkọ mi ni Alhaji Abi Ibọ̀lọ́ ọmọ pé láti Àkàndé lálákíá.
1: Iye bá ń dá sí yàmẹ.
4: Kọ́lọ́run fàánú àwọ̀ àbí àmọ́.
1: Àmì.
4: Obìnrin ní bọ́mọ jẹ́.
1: Ọ̀rọ̀ gbogbo iṣẹ́ lórí alábàáwọ̀.
4: Ọ̀rọ̀ tọ́jú òní bẹ́ẹ̀ ni àwọn obìnrin là ń bọ́mọ jẹ́. Àwa táà bọ́mọ jẹ́ àtó nǹkan. Ilé òní ti kọ́ ládùúgbò mi sí tí ayò fún ọmọ lóúnjẹ. Òun ṣe ti fi pè lé ọkọ ẹ̀ kúrò nílé. Ọkọ ti sá fún. Ṣẹ́pẹ́ ni ọkọ bá sá fún ọmọ rẹ̀ ọ̀sà jẹun. Tọ́lá ti abẹ́rẹ́ kó tọmọ owó oúnjẹ ń kọ́ mọ́ mi. A ní ìwọ náà lọ ní boyfriend.
1: Olúwa ṣé yẹn ni solution kò lè ní kó lọ ṣiṣẹ́.
4: Ṣé ẹ̀sìn ni yóò yẹ ni solution mo ti bá sọ́wọ́ yẹn pé nígbà tí ó wá rí obì tó bá lóbìnrin tó wá rí àwọn ọmọ yẹn tán wàhálà wọn gbàdúrà sínú ikú ni.
1: Bẹ́ẹ̀ni.
4: Ṣùgbọ́n àwọn ọ̀yá kan wá sọ fún pé eré dán dánmọ̀dán iṣẹ́ tá tó ń ṣe gbé òkú.
5: Ṣé ìlàtàrí tó kún lọ́gbẹ́ wúlẹ̀ ńbàdàn? ṣẹ̀rí tájọ mọ́ wá fẹ́ dáa ó wà lọ́wọ́ bàbá ó sì wà lọ́wọ́ ọmọ àwọn ló pọ̀ sí jù tájọ mọ́ sì rẹ̀ rí bákan
1: náà
5: ọwọ́ ìyá náà ni ó pọ̀ sí jù torí pé ẹ̀yin ìyá ẹ̀yin lọ́wọ́ súnmọ́ jù. Bẹ́ẹ̀ni. 24/7
1: Bẹ́ẹ̀ni.
5: Ọ̀làtà ọ̀dàlẹ̀ yìí ni ọmọ wà pẹ̀lú jù.
1: Bẹ́ẹ̀ni.
5: Táyọ̀ mo bá sì jẹ́ ìdá iná lẹ́yẹkẹ́ tí ó ẹ̀bí ayé yóò sì dáa jù. Bàbá náà lè tí ó wọn fi làákà ẹ̀ ṣe kò ní bàjẹ́ fún gbogbo léwo ní dà.
3: Hello. Ẹ̀kọ́ ilé ó ṣe pàtàkì. Tá a bá dẹ́nìkan wò ó gẹ́gẹ́ bí àwọn èèyàn wá ṣe ń sọ látẹ̀kàn ẹ rí i pé lóòótọ́ ọkùnrin ó níṣẹ́ tó pọ̀ láti ṣe ṣùgbọ́n tọkùnrin bá dàbí ẹni pé ó rorò bí ẹni pé ṣe mọ̀ pé yóò padà di ọ̀tá ọmọ ni kò ní rí i pé torí ìtọ́ òun torí ọjọ́ ọ̀la tòun ni ọkùnrin yẹn ṣe ń ṣe bẹ́ẹ̀ tó bá tó dàgbà fóye tó yé ṣóyé ó dàbí ìyá kan ni tí ọmọ ẹ̀ bá ń bínú yóò wà mọ́ sọ pé kò ń bí tẹ̀sẹ̀ bínú ṣùgbọ́n tó bá ti bínú kò sẹ́ni tó lè mú
1: ọmọdé
3: kí ló ń sọ fún ọmọ yẹn ṣóyé yín kò ń bínú lóòótọ́ ṣùgbọ́n tó bá bínú tán kò ní kò ń gbọ́ kí n gbà ni o.
1: So kò ní gbọ́ sí baba lẹ́nu kò ní gbọ́ sí yàrá
3: bíbí inú bá dé. Ó túmọ̀ sí pé òun tó wà mọ́ fi dẹmọ níta pé wàhálà ìmọ̀ mi ń gbọ́ ò lè bá mi sọ̀rọ̀ tí bá bínú tán o. So torí ìdí ìyàwó kì í ṣe pé iṣẹ́ pọ̀ lọ́wọ́ wa o. Káwa bàbá náà ká dẹ̀ máa wò wípé bóyá torí ìyá tó bá yá yóò yí ọmọ yìí pé tòun là ń ṣe torí ìdí èyí ká jọ máa bá wọn wí ẹ kú ètò.
1: Ọ̀rọ̀ rẹ o ọ̀rọ̀ gbogbo iṣẹ́ lórí alábàáhùn ọ̀dọ̀ wa náà ló padà sí àwa náà sì là ní mo ṣe máa ń sọ ń tòótọ́ ìyá ipa tá n kó láyé ọmọ ṣe pàtàkì ẹ bá yín ọ̀rọ̀ yẹn sílẹ̀ ọ̀kẹ́ kúrò lẹ́gbẹ̀ẹ́ kásánmà.
2: Ẹ kásánmà ẹ pé tó
1: ma orúkọ yín ibi tẹ̀tí
2: ń bẹ̀rẹ̀ ọpọlọ yóò ní dọ́bà
1: àmì ọlọ́run
2: ṣe rí program tẹ́gbẹ́ kalẹ̀ lọ́sàn yìí mi gangan ló bá rí àdúgbò mo ẹ̀ṣẹ̀ débẹ̀ ni ọmọ yẹn bá wàá pò ń fẹ́ ra nǹkan lọ́wọ́ mi nǹkan tó mú kàwé fi ní àlòún mú ọlọ́dẹ ní àlòún nǹkan fi ní àlòún fẹ́ rà bó ṣe kú iwájú mi nìyẹn bó ṣe bó ti lọ ni àsọyún ti padà ìgbà tí màá wẹ̀yìn ó tí ì lọ ni tó bá mọ nǹkan tó rà kú iwájú mi lọ rà ń bò mi kò sí èbúté ọmọ yẹn ò bú mi tán.
1: Ọmọ kékeré.
2: Ọmọ kékeré ọmọ bíi 10 years. Àwọn tó kọjá ló bá ní aṣẹ́ni tó ń bá ń ṣe gbàgbọ́ pẹ̀lú mọ̀ ń bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ ló ń ṣépè ńláńlá mo ní lọ pè é wá.
1: Lórí ipò fẹ́ ra nǹkan ẹ̀ ta fún.
2: Bẹ́ẹ̀ni gbogbo mẹ́rin tó bá ti pe ìyá rẹ̀ dé màá lè explain fún yẹ wọ́n á lè bá wí pé kan tó ṣe yín ò dáa kí ẹ nígbà tí wọ́n kóra wọn dé wọ́n mọ̀ nà mí o atọ́kọ àti ìyàwó.
1: Irọ́ o
2: wọ́n nà mí wọ́n dọjà mí o. Ṣé ẹ ná
1: ọmọ wọn ni.
2: Ọmọ wọn ni.
1: Ṣé ẹ ná.
2: Wọ́n nà mí tí wọ́n dọjà mí nù. Mo kàn gbá lẹ́nu ni kékeré mo náà mo kàn gbá lẹ́nu pé èyí ṣe bí ìfagbàlagbà ṣé ìkan tí mo sọ ti jẹnu mi lọ ni wọ́n ní wọ́n dọjà mí wọ́n ní ọmọ mi. Ìgbà tó wá fura wọn lọ tán wọ́n bá náà ẹsẹ̀ jọ bẹ̀rẹ̀ ni àwọn tán ti wá pé ládùúgbò tí wọ́n pè mí pé àdán ẹlẹ́fọ́ ọlọ́pàá gbé wọn wọ́n á máa dà yín láàmú ni bẹ́ẹ̀ ṣe máa ń ṣe ìyẹn ìfọ́ ọmọ wọn.
1: Ok ìlànà owó náà ń fi ilẹ̀ fúru ọmọ yẹn.
2: Ẹ wo àtìgbà yẹn báyìí up till now a ti máa ń wura lọ́ọ̀kan ni àtìgbà yẹn. Ṣé rí púpọ̀ nù iṣẹ́ ọmọ owó obìnrin ló wà.
1: Owó obìnrin ni o náà láṣẹ pariwo
2: láńdẹ̀
1: wá lọ́sàn-án tòní.
2: Mélòó ni bàbá fẹ́ ṣe nínú ẹ̀.
1: Kọ́ dákun. Ìgbà mi bàbá
2: ń gbé pẹ̀lú ọmọ obìnrin nínú ilé. Ẹ kú ètò.
1: Ẹ ṣeun
2: yá. Orúkọ mi ni Ìdòwú látàyè kalẹ̀.
1: Ẹ ṣeun. Ọ̀rọ̀ tó rèé Ọpẹ́yẹmí. Ọba ọmọ mi bàbá pa àti ìyá gbogbo wọn náà jọ lù seru omo yen se o le gbe se o le ri iwa buruku
6: ninu bo wa to ba wu la ra ojo ola to da fun won ara ojo ola to da fun rara
1: iru omo eleyi won pe kan ti e o to ba dagba yo gbe bo kebo
6: ti e o buru ju awon ta won bi yin
1: se ba won yin lo iru obi to ba ti je pe e ni fi ara bale ke gbo n to sele ko to di pe boya hello
7: hello sunshine
1: e ka so ya yes ma
7: e pe to e ka so e ku jo meta
1: yes ma
7: ọmọ ọmọ ọkẹ láti ológun ẹrú ni.
1: iye vanda ṣe yà mí.
7: sẹ́ẹ̀rì ó wà lọ́wọ́ òbí ṣùgbọ́n ṣe mọ̀ pé ọmọbìnrin ọmọ mi ọ̀pọ̀lọpọ̀ bàbá ni wọ́n máa ń yùn símọ̀ ju ìyá lọ. tó ti ń yé ẹ
1: mọ yóò ní ká má bá wọn wí.
7: ẹ kò sí ká mọ̀ bá wọn wí ṣé wàá rí àwọn ọmọ tèmi ṣe ń gbọ́ bàbá wọn ni wọ́n yùn símọ̀ ju. if not àwọn ọmọbìnrin tọrọbìnrin ni mo bí jù. Àwọn ọmọbìnrin bàbá tán bá jọ wọ ọnú lébà àti bàbá tán bá ń ṣàbò sí èmi tí mo jẹ́ ìyá wọn báyìí.
1: ẹ bọ̀ bá bá ṣe ń tí ò dáa ṣebí dáàdi wọn ṣàǹbá wọn wí.
7: àbẹ̀ tán bá ṣe ń tí ò dáa dáàdi wọn bá wọn wí.
1: àní kò mọ́ mọ́ sùn mọ́ bàbá àbí kò mọ́ sùn mọ́ ìyá àmọ́ kéèyàn fún wọn lé ọ̀nà tó tọ́. ṣe kó
7: bẹẹ púpọ ọwọ obìnrin náà ló pọ sí ju a mọ bá wọn wí náà ní kọlọrun kó tún mọ bọ ọmọ ọkọ wọn
1: ami
7: ẹ rama ẹ pé
1: tó. n rò pa lè mú pè kankan mọ torí ètò ti padà wọnú ètò ọ̀rọ̀ rèé o ọ̀rọ̀ gbogbo kì í ṣe lórí alábàáhùn orí àwa obìnrin náà ló padà sí a sì dúpẹ́ pẹ̀lú ètò ayé obìnrin náà látó ti ń bára wa sọ lọ́sàn-án tòní wọn ní tó ọmọ rẹ kó lè fún ọ nísinmi kì í ṣe ìsinmi pé kẹ ẹ jókòó kẹ fẹyìntì ìsinmi kẹ ẹ lè lálàáfíà kẹ ẹ gbádùn ayé yín ni ṣọmọ tó bá mú lọ iléèwé lọ àgọ ọlọpàá lónìí lọla ó fa jàgídíjà kan lónìí àbí tó délé ọkọ tí kò lè jókòó bẹẹ tí ò lè dúró àìnísinmi ọjọ alẹ náà ni àmọ mò ń bẹ wá mò ń rọ wá lọsàn tó lórí ètò ayé obìnrin ẹ jẹ ká tú àwọn ọmọ wa gbogbo wa la mọ tó tọ gbogbo wa la mọ tí ò dá yàtọ sí tí ò súnmọ ẹ dákun ẹ jẹ àtọ wọn ká fún wọn lé ọnà òtítọ àti ọnà táyé wọn ti yàn tí ó ti yànjú ọpẹ yẹbí yẹn dágbére fún ara rẹ.
6: tó wọn ní ọmọ tá a bá kọ ńlágbélé tá a kọ ta ẹjẹ akọmọ wa o tán bá bá wa bá wọn wí ẹjẹ ká faramọ o torí ọjọ làwọn ni.
1: ẹ ṣeun pàdé tó dijọ́ mẹ́jọ lórí ètò àkọ́tún ètò ayé obìnrin mo ṣe máa ń sọ lọ́jọ́ mẹ́jọ pé problem no dey finish atọ́látọ́l eat tẹ́ ẹ bá ti jẹun tán ẹ lè ronú ẹ jẹ́ tún àwọn ọmọ wa kán lè fi wá lọ́jọ́ ọ̀la kán lè fi wá lọ́kàn balẹ̀ ńgbà tá a bá dàgbà tá a bá dògbò èrè o.
8: Lagilu FM 96.7
9: Másìkò ẹ̀dá òdì ló ọ̀rọ̀ gbèsè ayé oníkọ́kọ́ ìná.
10: bí wọ́n bá ń sọ̀rọ̀ pé èèyàn là ó lo nínú ayé bí wọ́n bá ń sọ̀rọ̀ wípé èèyàn rí tajé ṣe ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni wọ́n máa ń rò wípé èèyàn tẹ́ǹdì ni bẹ́ẹ̀ ló sì jẹ́ wípé kì í ṣe gbogbo èèyàn ó ní tẹ́ǹdì kó tó di wípé ó là ó lò right information nìkan lè yín kàn ní lò kó tó di wípé yóò ta yóò sì jẹ nínú ayé torí náà ló fi jẹ́ pé lákòókò yìí àǹfààní ńlá òun la tún mọ́ wá fún yín mo ní àlejò pàtàkì kan pẹ̀lú mi nínú ilé agbára lákòókò yìí ẹ bá ń súnmọ́ kínní yìí ẹ bá ń dárúkọ yín àti ilé iṣẹ́ tẹ wá ṣojú.
11: orúkọ tèmi ni Mr. Tunji láti iléeṣẹ́ The Essence Global Project ní Àtiwá.
10: tá a bá ń sọ̀rọ̀ The Essence Global Project kí láǹfààní tó sodo sí iléeṣẹ́ yìí.
11: iléeṣẹ́ The Essence Global Project ó dá lé lórí financial education fún àwọn tí ó ti ní àti àwọn tí ò ti ní ara pẹ̀lú àwọn tí ó fẹ́ ní sí ní iléeṣẹ́ ìdálélórí àti ní ọ̀nà ńlẹ̀ tí a lè fi hàn àwọn èèyàn tí wọ́n lè fi máa méèkì owó sí gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé ìlú ta wà nísì gbogbo ẹ̀ dàbí nǹkan ṣùgbọ́n ẹni tí ò bá ní right information yóò kẹ̀ máa wọ pé báwo làwọn tó méèkì ẹ̀ ṣe méèkì.
10: lọ́pọ̀lọpọ̀ ọgbà bá a bá gbọ́ irúfẹ́ ìpolówó àbí ìpolongo tó jọrú eléyìí ní tí wọ́n sábà jẹ́ náà ni sógúndogójì ṣé náà ni ti iléeṣẹ́ Essence Global.
11: eléyìí ò kì í ṣe sógúndogójì ó wà fún ẹni tó fẹ́ ní ànító àti àníṣẹ́kù tó sì tún fẹ́ fi ọ̀rọ̀ lẹ̀ fún àrọ̀mọdọ́mọ ilé tó túmọ̀ sí pé ó kọ tiwa kó má bàa parẹ́ nínú ayé nígbà tí a bá fi ọ̀rọ̀ lẹ̀ fún àwọn ọmọ tiwa eléyìí ìṣètògbòlógójì rárá.
10: bó o wá la ṣe lè ṣe tá a fi lè darapọ̀ mọ́ iléeṣẹ́ Essence Global.
11: èèyàn 20 àkọ́kọ́ tó bá kọ́ sẹ́ǹdì àtẹ̀jíṣẹ́ orúkọ wọn sí orí nọ́mbà tí a pè láìpẹ́ yìí iná ni a máa fún láǹfààní ṣùgbọ́n ẹni tí ò bá tètè tí ò sí lára ogún àkọ́kọ́ tíkẹ́ẹ̀tì tí wọ́n fi wọlé máa cost 15,000 naira ṣùgbọ́n torí pa wá sórí ètò yìí a máa fún èèyàn ogún àkọ́kọ́ ní àǹfààní láti jàǹfààní ètò yìí lọ́fẹ̀ẹ́.
10: ẹ jẹ́ àyẹ̀wò kí ni tá a lè sọ wípé iléeṣẹ́ ìgan gbé dání ní pàtó ṣé okòòwò lẹ́fẹ́ kọ́ wa ni àbí kí ni nǹkan tí a rí mú bẹ́ẹ̀.
11: eléyìí jẹ́ ọ̀nà tí èèyàn fi máa mú owó ti o fi ma run owo nse ti o de fi ma ni ani to ata ni se ko to je pe oko wo ni to ya so si sogundo goji ti opolopo ti se seyin to wa je ko ma sa fun ati ri ona bayo mi
10: ati gbo opolopo oru opolongo bi eleyi ti won so pe ka wa seminar se seminar na la wa fun ni ile ise the essence global
11: eleyi o ki se seminar pure business presentation eleyi business briefing ni eleyi ko ki se seminar tori opolopo wa ti lo si seminar orisirisi sugbon business briefing ni eleyi
10: Baba fe darapo mo Essence Global bo la se tata to eni a pe number kan kini number na
11: number ti awon eyan send atejise oruko won ati adugo ti won gbe si ni 0907510104
10: e ba ntun number n pe le kan si
11: 0907510104
10: En je ko di mimo wi pe the Essence Global Project ki se sogundo goji leyin gbe dani ile ise ti
11: rara o eleyi o ki se sogundo goji rara
10: for the opportunity of those joining us that doesn't understand Yoruba what do you have for us from your company sir
11: the Essence Global Project we are not governmental initiative that shows selected individual the business system that they can be using to generate capital at the comfort of their own home without collecting bank loans that have interest or collateral and we are launching in the city of Ibadan that is why we come on here today
10: so is this not Ponzi scheme
11: is not Ponzi scheme this is pure business opportunity that you can be using to generate capital either you have much with you or you haven't make money before but this one will be a kind of added source of income for you to make more money but it's quite different from Ponzi scheme this is pure business
10: so how do we join the Essence Global Project
11: after this program we give the slot for first 20 people that can send their location and their full name to this number that we call very soon now
10: another thing about the Essence Global Project there are a lot of promo like this we've aired on air and other places they say we should come for seminar are we also joining seminar
11: No, this one is not seminar. This is pure business presentation where we will show you a pure business that you can be using to generate capital at the end at the comfort of your home soon.
10: So how do we join the Essence Global Project?
11: By mere sending your name and your location to this very number that I want to call now. 0907510104.
10: The number again, sir.
11: 0907510104
10: Anfani nla ni wona ti gbo yi lati ile ise the Essence Global Project won le yi ki se sogundo goji be ni ki se talagbeda o ni lo ko mo yan kan wa be yan meji wa ko to di wipe won na o je anfani to si dolowo doloro ti won na le ma fun yan to kuro ninu kosikosi biyanju ko pe number yi ko le gba itoni lori bo ti se darapo mo ile ise Essence Global Project oju opo nle kan si ni 0907510104
12: La Gelu FM Jagaba Gogo Radio

olùdíje fún ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú ti ADC African Democratic Congress Atiku Abubakar ọ̀nà ni ó ti nàka lébù sí ìgbésẹ̀ ilé tí àjọ ilé ìtọ́rin sí bí gbógun ti ìwà ìjẹbánu lórílẹ̀‐èdè wa Nàìjíríà EFCC ilé tí wọ́n gbé nípa bí wọ́n ṣe gbé ẹsẹ̀ lé àsunwọ̀n ilé tó jẹ́ ti ìjọba ìpínlẹ̀ ti Ọ̀ṣun níbi tí ó ti ṣàlàyé wípé ó jẹ́ ohun tó lè pagidínà ìṣèjọba àwarawa lórílẹ̀‐èdè Nàìjíríà Atiku Abubakar náà ló sọ̀rọ̀ di mímọ̀ ipò ìgbésẹ̀ ọ̀hún eléyìí tó wáyé ṣáájú ètò ìdìbò eléyìí tí ó ń bọ̀ ní ọjọ́ 15 oṣù kẹjọ ọdún tá a wà yìí níbẹ̀ ló ti tẹ̀síwájú náà rẹ̀ wípé òfin eléyìí tí ó rọ̀ mọ̀ òun náà ni ó ṣeéṣe kí àwọn tó jẹ́ olùdìbò kí wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ ìgbàgbọ́ nù nínú ètò ìdìbò eléyìí tí ó ń bọ̀ lọ́nà ó sọ̀rọ̀ ohun di mímọ̀ ní òní gangan láti ẹni tí ó jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ rẹ̀ lórí ọ̀rọ̀ ìròyìn àti kàn sí aráàlú ẹni tí í ṣe Frank Shuaibu níbi tó ti ṣàlàyé ọ̀rọ̀ ohun síta wípé ẹni tó ti jẹ́ igbákejì ààrẹ rí láti ọdún 1999 wọ 2007 òun náà ni ó wo ìgbésẹ̀ ọ̀hún tí ó sì rí pé ìgbésẹ̀ ọ̀hún òun náà ni kò tọ̀nà níbẹ̀ náà ló ti wá rọ àjọ ọ̀hún àjọ EFCC láti rí pé wọ́n ṣe iṣẹ́ ìwádìí wọn ní finifini àti láti rí pé wọ́n gbé ẹsẹ̀ kúrò lórí àsunwọ̀n ọ̀hún láti lè bá jẹ́ kí ìṣàkóso ìjọba àwarawa kí ó lè rẹ́sẹ̀ walẹ̀ níbẹ̀ ló tún wá ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún síta ipò ìgbésẹ̀ ọ̀hún náà ló fẹ́ jọ bí lílo agbára lọ́nà òdì pẹ̀lú bí ó ṣe jẹ́ pé ẹgbẹ́ òṣèlú tó ń bẹ ní ìpínlẹ̀ ọ̀hún náà ni ó yàtọ̀ sí eléyìí tí ó ń bẹ ní ti ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa ti Nàìjíríà. Ẹwẹ́ àjọ tí ń ṣe epo kárí bí gbogun ti ìwà àjẹbánu ti EFCC òun náà ni wọ́n ti ṣàlàyé báyìí pé àwọn ìpínlẹ̀ eléyìí tó tóbi 18 òun náà ni wọ́n ń bẹ ní ibi tí àwọn ti ń ṣe iṣẹ́ ìwádìí lọ́wọ́ tó ṣe pé àwọn ṣiṣẹ́ ìwádìí ọ̀hún ní finifini ẹni tí í ṣe ọ̀gá àgbà fún ẹ̀ka ìkànsí aráàlú ti àjọ ọ̀hún ẹni tí í ṣe Wilson Uwujian òun náà ni ó sọ̀rọ̀ ohun di mímọ̀ nígbà tí wọ́n ń fi ọ̀rọ̀ wa lẹ́nu wò lórí móhùnmáwòrán gangan lónìí níbẹ̀ ló ti ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún síta wípé ìpínlẹ̀ Ọ̀ṣun òun náà ń bẹ lára ìpínlẹ̀ eléyìí tí àwọn ń gbọ̀nyẹ̀wò yẹ́bẹ́yẹ́bẹ́ látàrí ìwà àjẹbánu eléyìí tó jẹ́ pé wọ́n fi ẹ̀sùn ọ̀hún tí wọ́n fi kàn wọ́n nígbà náà lẹni tó ń fi ọ̀rọ̀ wa lẹ́nu wò tó jẹ́ agbóhùnsáfẹ́fẹ́ ọ̀hún náà ni ó rọ ọ̀gá àgbà ọ̀hún láti ṣàlàyé àwọn ìpínlẹ̀ eléyìí tí ó tún kù eléyìí tí ó ń bẹ lábẹ́ iṣẹ́ ìwádìí níbẹ̀ náà ni Wilson Uwujian wá kọ̀ jálẹ̀ tí ó sọ pé irúfẹ́ ọ̀rọ̀ ọ̀hún náà ló jẹ́ ọ̀rọ̀ abẹ́nu eléyìí tí òun kò tí ì gba àṣẹ láti sọ síta ó ti wá ṣàlàyé báyìí pé ìgbésẹ̀ eléyìí tí àwọn gbé ní ìpínlẹ̀ ti Ọ̀ṣun láti rí pé àwọn gbé ẹsẹ̀ lé àsunwọ̀n wọn náà ló jẹ́ pé àwọn ti gbé irúfẹ́ ìgbésẹ̀ ọ̀hún ní ìpínlẹ̀ ti Edo níbi tó jẹ́ pé àwọn ti gbé ẹsẹ̀ lé àsunwọ̀n ìjọba ìpínlẹ̀ ọ̀hún kí ó tó di pé gómìnà Monday Okpebholo kí ó tó gorí àga ìṣàkóso gẹ́gẹ́ bí gómìnà. Ìjọba ìpínlẹ̀ ti Ọ̀ṣun òun náà ni wọ́n ti sọ̀rọ̀ síta tí wọ́n sì kọ̀ jálẹ̀ nípa ẹ̀sùn eléyìí tí wọ́n fi ẹ̀sùn rẹ̀ kàn wọ́n nípa owó kan eléyìí tó tó 111 billion naira eléyìí tí wọ́n fi ẹ̀sùn rẹ̀ kàn wọ́n wípé wọ́n pa owó ọ̀hún ní pòǹpò tí ó sì fò fẹ̀rẹ̀ kó nínú àsunwọ̀n eléyìí tí ó jẹ́ ti ìjọba ìpínlẹ̀ ọ̀hún. Ẹni tó wá ṣe kọmíṣọ́nà tí a rí i pé eléyìí ti gbóyèga Oyetola eléyìí tí ó pè wípé kí wọ́n gbé ẹsẹ̀ lé owó eléyìí tí wọ́n fẹ́ san fún àwọn òṣìṣẹ́ tí ó sì ń ṣe owó ìrànwọ́ eléyìí tí àwọn ti jẹ́jẹ́ rẹ̀ láti bí oṣù díẹ̀ sẹ́yìn níbẹ̀ ni tí wá ṣàlàyé pé ó ti fojú hàn báyìí wípé Oyetola àti Hambo òun náà ló jẹ́ pé ìkórìíra eléyìí tí wọ́n ní fún àwọn òṣìṣẹ́ náà ni ó ti fojú hàn ní gbangba gbangba. Níbẹ̀ ni tí wá ṣàlàyé pé ìrànwọ́ eléyìí tí àwọn sọ wípé àwọn yóò san fún àwọn òṣìṣẹ́ náà ló jẹ́ pé owó ọ̀hún òun náà ni láti bo òróró òtura síbi tí bàtà ti ń ta wọ́n lẹ́sẹ̀ látàrí ètò ọrọ̀ ajé eléyìí tí ó mẹ́ẹ̀ lórílẹ̀‐èdè wa Nàìjíríà. Níbẹ̀ náà ni ìjọba ìpínlẹ̀ ti Ọ̀ṣun ti wá sọ di mímọ̀ báyìí pé kí àjọ amúnimọ́dá ti EFCC eléyìí tó ti gbé ẹsẹ̀ lé àsunwọ̀n ọ̀hún kí wọ́n rí dájú pé àwọn gbé ẹsẹ̀ kúrò ńbẹ̀ àbí láti tètè tẹ̀síwájú nínú iṣẹ́ ìwádìí.
ti won se won to wa fi esu kan ajo ohun pe lati bi osu keta odun ta wa yi ona ni won tin sise iwadi won to se de pe titi di akoko yi won ko ti ri nkan kan gbamu

Ìròyìn ìta àgbáyé ló lè ṣe tí gbọ́yìn láti ìkànnì ti lágẹ̀lú 96.7 òkè gajòkè ní báyìí ìròyìn tilẹ̀ òkèrè. Ìjọba orílẹ̀-èdè ti Iran náà ni wọ́n ti sọ̀rọ̀ báyìí pé àwọn ṣe tán láti ní ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú orílẹ̀-èdè ti Amẹ́ríkà látàrí ọ̀nà láti ṣe ojú omi ti Strait of Hormuz. Èlé ti ààrẹ orílẹ̀-èdè ti Amẹ́ríkà Donald Trump èlé tí ó ń ṣàpèjúwe pé ó ń ṣe tán láti ní àdéhùn tuntun pẹ̀lú wọn. Níbẹ̀ ló jẹ́ pé orílẹ̀-èdè Iran ti wá ṣàlàyé wípé àwọn kò tí ì ní àdéhùn kankan tẹ́lẹ̀ pẹ̀lú wọn láti ṣe orí omi ọ̀hún. Wọ́n ní àwọn ti ń wa orílẹ̀-èdè eléyìí tó súnmọ́ wọn gẹ́gẹ́ bí orílẹ̀-èdè Omar èlé tí àwọn yóò tọwọ́ bọ àdéhùn pẹ̀lú wọn. Èlé tó sì jẹ́ pé agbọ̀n bẹ̀rù òun náà ni àwọn ọkọ̀ tó bá ń gbé epo àbí tó bá ń gbé ẹrù náà ni wọ́n mọ gbà kọjá. Níbẹ̀ náà ni ìrètí ti wà báyìí pé orílẹ̀-èdè méjèèjì òun náà ló ṣeéṣe kí wọ́n tọwọ́ bọ àdéhùn tuntun nípa ti orí omi ti Strait of Hormuz. Lákòótán ìròyìn ti eré ìdárayá ọjìní agbẹ́yìn fún ikọ̀ agbábọ́ọ̀lù ti Super Eagles Abdullahi Benwane òun ló ti tọwọ́ bọ àdéhùn tuntun báyìí pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù eléyìí tó ń bẹ ní orílẹ̀-èdè ti Czech. Agbábọ́ọ̀lù ti Benik Ostrava eléyìí tó tọwọ́ bọ àdéhùn ọlọ́dún márùn-ún gbáko. Bẹ́ẹ̀ náà ló jẹ́ pé Abdullahi náà ni òun yọ kúrò nínú ikọ̀ agbábọ́ọ̀lù tọ̀jẹ̀ ẹwẹ́ ti ikọ̀ agbábọ́ọ̀lù ọ̀hún tó sì jẹ́ pé ó ti darapọ̀ mọ́ ikọ̀ agbábọ́ọ̀lù tàgbà ọ̀jẹ̀ báyìí lẹ́yìn ìgbà tí ó kópa fún orílẹ̀-èdè wa nígbà tí wọ́n fìdí rẹmi sọ́wọ́ orílẹ̀-èdè ti Portugal pẹ̀lú àmì ayò 2-1. Níbàyí ló jẹ́ pé àdéhùn tuntun ọ̀bọ̀ òun náà ni yóò mọ tẹnubodò ní oṣù kẹfà ọdún 2031. Wọ́n ní àkójọpọ̀ ìròyìn ìta àgbáyé fún ti ìrọ̀lẹ́ ti tòní ṣùgbọ́n kí n tó máa lọ ẹgbọ́ àwọn kókó eléyìí tí ó ṣùyọ̀ lẹ́ẹ̀kan sí. Atiku Abubakar náà ni ó ti nàka lébù báyìí sí àjọ eléyìí tí ó ń gbógun ti ìwà àjẹbánu EFCC látàrí bí wọ́n ṣe gbé ẹsẹ̀ lé àsùnwọ̀n ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun. Ìjọba ti ìpínlẹ̀ Ọ̀ṣun náà ni wọ́n ti fèsì pẹ̀lú ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n wípé wọ́n pa owó kan ní pompo eléyìí tó tó bílíọ̀nù 11 owó náírà. Ìjọba orílẹ̀-èdè ti Iran náà ni wọ́n ti ṣetán báyìí láti ní ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú orílẹ̀-èdè ti Amẹ́ríkà látàrí ṣíṣe orí omi ti Strait of Hormuz. Benwane ló ti tọwọ́ bọ àdéhùn ọlọ́dún márùn-ún gbáko pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù Benik Ostrava ní orílẹ̀-èdè lómìnira ti Czech. Wọ́n ní àkójọpọ̀ ìròyìn ìta àgbáyé fún ti ìrọ̀lẹ́ ti tòní fún ọ̀kanòjọ̀kan ìròyìn ẹlẹ́ẹ̀kan sí wa lórí ìtàkùn ìta àgbáyé wa pẹ̀lú tọ̀nà www.lagelufm.com àbí kẹ́ ẹ darapọ̀ mọ́ lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ ti X wa pẹ̀lú tọ̀nà lagelufm 967 bákan náà lórí ti Facebook wa pẹ̀lú tọ̀nà lagelufm 96.7 Tunde Ọ̀làwúwo lólóòtú ìròyìn pẹ̀lú ìrànlọ́wọ́ Ìbùkúnlùwà Ọ̀làgúnjú Martini Salau ló ti ń ròyìn. Kété tí n bá ti kúrò lórí ìròyìn òun náà ni Kọ́dìrì Adérọ̀gbà yóò mọ̀ gorí ètò ta ló takin. Ẹ má kúrò ń bẹ̀ ẹ ṣé tẹ̀ ń gbọ́ wa.

0: yalapa benye 0814249106 0814249106 ole lanfani lati fi jebun lose ni ebun cash na wa nle o owo wa nle 25000 naira bo se je niyan ki koko dupa lawon awon to sugba ti wa lori eto e ko gboro du gboro mo te waju ni babi dada Mr. Anthony Bodurin oko fun mi number to lo nda lola baba niyan jen soke ko jen sapo baba ni a ma jen sapo lo ka ma jen soke mo baba niyan lati agbon United Kingdom up Liverpool may you never walk alone ba toju pin fun mi number ele to lo nda lola baba tunde aje tun mo bi baba jet lati Ireland awon ti Chelsea niyan all Chelsea Chelsea for life Honorable Adenugbo Olukayode, Alase Atoludari Ileise Adenugbo and Sons Limited. Iyan nilu Abeokuta awon Tasna niyan. Up Gunners, Gunners for life. Bo le ti ase lana bayi. Eh, bo le ti se lana. Baba ni friendly match ni ifi idije Olore sore ni abi. Won ni je league o bere, o da ko si laburu awon ti o sele. Yeah, August 22 na ko ni, abi 23 abi. O da ite ba pe o mi oko eko na ni. 2370 8675
1: Hello. Ekaso. Ekaso. Challenge.
0: Oyedira Ajibola Latorita Challenge. Ebu bere sir.
1: Number 3.
0: Ibere eleketa bi. Lodun 2018 orilede wo lo gbale jo dije le adulawo awon obirin.
1: 2018
0: Algeria Algeria ko Algeria ko Ghana ni Hello
2: Hello
0: E mo kuro le
2: Afis Abiodun la tolodo
0: Afis Abiodun la tolodo Ah kini yen e ku le gbe radio yin sir
2: Mi le gbe radio
0: Oda o ye wu bere sir
2: Number 1.
0: Ibede alakoko abi.
2: Benza.
0: Lodun 2020. Ori iko egbe agbo bolu wo lo gba Copa dire.
2: Madrid.
0: Real Madrid. E se o Real Sociedad lo gba, ke se Real Madrid. E se o. Hello.
2: Hello.
0: E ka san sir.
2: E ka so Gafari Opeyemi lati seyin.
0: Gafari Opeyemi lati lu seyin.
2: Beni.
0: O ya mu bere.
2: Ebun ni bere lekedogun.
0: Ibere lekedogun abi.
2: Beeni.
0: Ibere lekedogun. O ni ki nbere lowo yi pe ni odun 2005, Liverpool won gba idije yo wa Champions League. Se gba mi. Kini oruko luko ni to gba fun won lodun yen lohun?
2: Ah! Oruko luko ni.
0: Gafari Opeyemi ti yadanu. Olukọ ni to gba fun Liverpool lodun yen Rafa Benitez ololukọ ni to gba fun won lodun yen lohun Hello Kasan
3: Hello
0: Hello Hello e ti wole
3: Hello
0: e ti wole a n gbo yin ketekete Ah oda Eh boya network won ni be ba lori ofe ati pe wole pada Hello
4: Alafida fe Kasan
0: E Kasan ma ki loruko yin ma ibo lati ba yin soro yi
4: lata be okuta ni
0: iya chesi again lati lo abi okuta ki le bo le se se te fi n lori ofe ati tete mo wole bayi
4: ah lagelu mo ngbo
0: e lagelu le ngbo awon to ngbo lagelu po sugbe lowo kan bayi te ba ti te yo wole awon eyan mo pe mi leye
4: network ma wa ti e
0: network mi eyin ti abi iya chesi lati lo abi okuta o logbon buku kan te nda si iya chesi lati lo abi okuta
4: Then
0: iya Chelsea lati lu Abeokuta. O ya mu bere.
4: Number 16.
0: Number 16 abi.
4: Then
0: Lodun ibere number 16. Idije FA Cup Nisa 2024/2025 iko wo lo gba?
4: 2024/2025
0: ma.
4: Crystal Palace.
0: Crystal Palace. Ah, iya Chelsea niyin toto. Iya Chelsea niyin toto. E mu bere to gbeyin.
4: Number 19.
0: Number 19 abi ó ní ẹ̀dẹ́rúkọ ikọ̀ tó gba Yoruba Champions League lọ́dún 2004.
4: 2004. Real Madrid.
0: 2004 Real Madrid kọ́.
4: 2004 2005 àbí.
0: 2004
4: Real Madrid.
0: Real Madrid Yoruba Champions League. Ìbọnà ti fẹ́.
4: 2003 2004.
0: Ìbọnà ti fẹ́ rí.
4: 2024 lọkọ̀ mi ń lọ.
0: 2004 ma.
4: Ìrántí.
0: Hold on. FC Porto ni. FC Porto ni. Ìyá Chelsea. Ẹ mọ̀ wọ́ọ̀rì máa fún yín káàdì pé ẹ tiẹ̀ tún pè wọlé. Lẹ́ni máa fún yín káàdì. Ìyá Chelsea nọ́mbà yín ló parí pẹ̀lú 8280 àbí.
4: Bẹ́ẹ̀ni.
0: Ó dáa kò sí láburú ìyá Chelsea. Ọ̀tọ̀ ni pé kéèyàn takin, ọ̀pọ̀ ni pé kéèyàn ó pè wọlé. Ìyá yìí kò lè ṣe kó mọ̀ pè wọlé. Ó sún òpè ìyá Chelsea ní tòótọ́ gbogbo abẹ́ òkúta. Mo ṣe jẹ́ nìyẹn lápá ibẹ̀ yẹn, ẹ mọ̀ kó lójú òpó káàṣì ẹ̀ lo. Torí pé àwọn káàṣì ẹ̀ wọ́n ti gbé owó dé. Bẹ́ẹ̀ bá wọrùn mi tẹ́ rí pàǹpà, ẹ rí pàǹpà káàṣì ẹ̀ ń bẹ̀. Àwọn káàṣì ẹ̀ ni wọ́n ti tẹ owó sí mi pé ń tẹ́sẹ̀ yin olólùfẹ́ ìkànnì Lágelú FM tẹ́ ẹ bá ta káàṣì ẹ̀. 3347*1004*2#. Hello, my face show.
5: My face shine.
0: Kí lorúkọ yín?
5: Mr. Festus ni o.
0: Mr. Festus láti bo.
5: Láti kúdẹ ti.
0: Láti kúdẹ ti lẹ́yìn girama.
5: Bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ mi.
0: Kúdẹ ti lẹ́yìn girama.
5: Alábídá wa.
0: Bàbá ẹ̀ láti kúdẹ ti. Kúdẹ ti gbogbo àwọn ààrẹ ṣe pa wa nìyẹn.
5: Ẹ kú ètò.
0: Ó yẹ amúbẹ̀rẹ̀ sà. Kí ni steam wo lẹ́ ń support?
5: Gunners for life.
0: Ó yẹ amúbẹ̀rẹ̀ sà.
5: Ìbéèrè kẹta.
0: Ìbéèrè ẹlẹ́kẹta nọmba 3 ti lọ.
5: Ẹlẹ́kẹje.
0: Nọmba 7 àbí.
5: Yes.
0: Ìdíje Italia Serie A ní 2022-2023 ẹ dárúkọ ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù tó gbà ká mọ́ lọ.
5: Serie A.
0: Bẹ́ẹ̀ ni Italia Serie A nílẹ̀ Talo.
5: Talo. Juventus.
0: Juventus. Ẹsẹ̀ akọ́kọ́ lọ náà. Ẹ ti gbà mo ti gbà mọ̀ pé Juventus náà ló gbà. Napoli ló gbà. Napoli ni. Napoli like Lagos. Àwọn náà gba ìdíje Italia Serie A ní ọdún 2022-2023. Napoli re o, Napoli tó dàbí Èkó, Suleiman Laika, Alábì Jíbọ́lá. Hello. Hello sir, kí lorúkọ yín? Mo láti bá yín sọ̀rọ̀.
6: Ọlárangi láti Topwan Garden.
0: Láti Topwan Garden, Ọlárangi àbí kí lẹ pé?
6: Ọlárangi èèyàn Láfídà.
0: Ọlárangi èèyàn Láfídà láti Topwan Garden. Ẹ káàbọ̀ sórí ètò yìí sà, kí ó yẹ mú bèrè sà.
6: Ó yà nọmba 15.
0: Nọmba 15 bẹ̀rẹ̀ lẹ́kẹ̀ẹ́ dógún ti lọ sà.
6: Nọmba 20.
0: Nọmba 20 ogún gẹ́rẹ́gẹ́ àbí.
6: Ẹ̀hẹ́.
0: Ó ní kí n bèrè lọ́wọ́ yín wípé ní ọdún 1994 orílẹ̀-èdè wo ló gba ìdíje fi ẹ̀yẹ àgbáyé?
6: Brazil.
0: Brazil ló gbà á. Ó yẹ mú bèrè yín ẹlẹ́ẹ̀kejì.
6: Nọmba 25.
0: Nọmba 25 àbí. Ó ní ẹ̀dárúkọ olùkọ́ni méjì tó gba ìdíje ife ẹ̀yẹ àgbáyé gẹ́gẹ́ bí agbábọ́ọ̀lù àti gẹ́gẹ́ bí olùkọ́ni. Ẹ̀dárúkọ méjì lára àwọn mẹ́ta ni wọ́n àmì ẹ̀dárúkọ méjì.
6: Zinedine Zidane.
0: Zinedine Zidane ó gba ìdíje Yoruba Champions ife ẹ̀yẹ àgbáyé rí àbí ó gbà rí àbí. Ó tún gbà gẹ́gẹ́ bí olùkọ́ni àbí.
6: Ó gbà. No.
0: Ìgbà tẹ́ ẹ sọ Zinedine Zidane.
6: No. Ẹ tún gbé kọ́ṣàn yẹn béèrè.
0: Ó ní ń béèrè lọ́wọ́ yín wípé ẹ dárúkọ olùkọ́ni méjì tó gba ìdíje fi ẹ̀yẹ àgbáyé gẹ́gẹ́ bí agbábọ́ọ̀lù àti gẹ́gẹ́ bí olùkọ́ni.
6: Ó pàkásọ Aláfídà.
0: Ó pàkásọ. Ó pàkásọ. Ó pàkásọ. Ó bá pàkásọ àfàsọ di lójú ni. Ẹ ti gbàgbé.

0: jẹ gbádùn lágbósá gbogbo lẹjọ nù.
1: Ó wà bẹ́ẹ̀.
2: Ó dẹ sílé gbogbo ọmọ sórí. Má fi ṣe àpá wọn.
0: Ètò tó ń múlò dùn lórí ńlágelu 96.7 FM túnbọ̀ ọ̀nà àrà yọ lẹ́kọ̀tún ní gbogbo ọjọ́ Friday láago kan ọ̀sán. Pẹ̀lú Kọ́láwọlé Adéníyì, Kọ́ládex International ni yóò máa gbé wa kiri lágbóságbo. Abala àkọ́kọ́ labala ó wà ń bẹ̀ tá a ti máa sọ̀rọ̀ lórí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lágbo àyíká. Abala ìkejì labala pẹ́pẹ́dẹ̀, abala tó máa máa sọ nípa onírúurú ọ̀ṣọ́. Ọ̀tá lè máa jù tá a lè máa tẹ́ lágbo ó wà ń bẹ̀. Abala kẹta ẹ̀wẹ̀wẹ̀ ni abala ẹ̀ ọ́dà. Níbẹ̀ lẹ ti máa béèrè onírúurú oúnjẹ tẹ́ nífẹ̀ẹ́ sí tẹ́fẹ́ jẹ ní patí. Ẹ pàdé Kọ́láwọlé Adéníyì, Kọ́ládex International lọ́jọ́ Friday ọ̀sẹ̀ yìí láago kan ọ̀sán. Ó máa ta lẹ́nu bíi noodles 100 naira pẹ̀lú àtàròdo 1000. Ó wà ń bẹ̀. Ó máa súpà.
3: To care for those who once cared for us is one of the highest honors. To therefore give highest care to our elderly, Emerald Comfort Home is your sure bet. Oh yes, established to provide total care for our aged parents, the elderly. From time to time, Emerald Comfort Zone is your trusted allies. Itoju agbase koko se pataki. Bo se wa wu yin lokan lati setoju arugbo yin, ṣugbọn ta yo si be gelele se ma janfani e ni Emerald Comfort Home. Won mo tarugbo nfe, won mo nje to ye won, won ba to yẹ kí wọn ó gbà tọ́jú tó fi mú àyẹ̀wò ìlera lóòrèkóòrè. Wọ́n mọ irúfẹ́ eré tarúgbó ṣe, wọ́n sì màsìkò tó yẹ kí wọ́n ó nọra. Emerald Comfort Home, ọ̀pọ̀ èròjà ìtọ́jú arúgbó ló wà nílẹ̀ gẹ́lẹ́ bí wọ́n ti ṣe lókè òkun. Ẹ kàn sí Emerald Comfort Home lónìí ní Ajinde 1 Road 2 Junction beside Transformer off Liberty Academy Road, Akala Expressway, Ibadan. Please call 090-7895-7698. Email emeraldcomforthome@gmail.com. Emerald Comfort Home, exceptional care in a place you can trust.
4: My IBDC meter unit don't finish now. See bad time you. To go kill buy token now go stress me well.
5: Why you dey worry like that? Just use iRecharge.
4: Are you recharge? How that one take work?
5: Simple. Download the iRecharge app from App Store or Play Store and pay your IBDC bill or buy prepaid token instanter. You can also dial *6606*1# on your phone.
4: Sharp like that.
5: Even better. Your IBDC meter now gets permanent bank account number. Just do one bank transfer to the account number and receive your token or pay your bill within seconds. Or visit www.irecharge.ng. Make you start today.
6: iRecharge. Convenience. Accessibility.
7: Ẹ̀ka bọ̀ padà láti ẹ̀ka polówó ọjà. Ìkànnì ti Lágelu rè é. Lágelu 96.7 FM òkè gàjòkè. Ilé funfun bá lọ́fẹ̀lẹ̀ lẹ̀ nílẹ̀ Ìbàdàn. Bẹ́ẹ̀ bá ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa, ẹ lọ mọ́ wò mí ní ìkànnì ìbánidọ́rẹ̀ Facebook sí ìkànnì ti Lágelu FM. Bẹ́ẹ̀ bá ṣe ń wò, ẹ máa bá wa ṣí a rẹ̀. Àkàndò ní mú yín lọ́wọ́ lágbára Ọlọ́run. Ẹ jẹ́ káwọn tí wọ́n pè wọlé kọ́ fẹ́ ẹ̀bùn ṣèfàjẹ́. Ṣùgbọ́n ẹ mú kú lójú òpó káàṣẹ o. Torí pé àkókò ti ń súnmọ́lé báyìí. Tí mo bá ní àkókò ti ń súnmọ́lé, ìyẹn ni wípé bàbá rí bí ìṣẹ́jú bíi márùn-ún sísìn. Ájikoto. Ìwọ náà bá fẹ́ jẹ́ kówó rí ó tan green. Ó yá lọ gbé gẹ̀ẹ́sì káàṣì ẹ̀. 500 naira péré ni 500 naira. Ó làwọn èèyàn fi ń gba 500 owó lọ lórí ètò yìí. Àwọn kan jẹ lánàá, ẹnìkan jẹ láàárọ̀ òní, ẹnìkan jẹ nírọ̀lẹ́, ẹnìkan jẹ lọ́wọ́ aago kan. Lórí ètò kí la rí gbọ́. Nírọ̀lẹ́ ẹnìkan náà ó tún jẹ. Bó bá tún dalẹ̀ ẹnìkan náà ó tún jẹ. Bá a ṣe ń ṣe ń bí náà ló tún lọ splash. Káàṣì ẹ̀ ẹ bá ń gbọ́ ìdẹ́gbẹ̀gbẹ̀ owó tí ò ṣe é dẹ́rùbà. Òun lówó káàṣì ẹ̀ o. *347*1004*2#. *347*1004*2#. Bẹ́ẹ̀ bá ti tẹ̀ ẹ́. Bá jẹ́ pé nẹ́tíwọ̀kì yóò fẹ́ lọ́nbẹ̀ yẹn mọ́. Ẹ lè mú lọ sọ́dọ̀ àwọn POS pé ẹ dákun mo fẹ́ ta káàṣì ẹ̀ ni. Ẹ bá ń sanwó ṣàkóso káàṣì ẹ̀. wọ́n máa ti bá yín sanwó sakoto káàṣì ẹ ti wà lára àwọn táàjì kòtò fún ti anu lọ́sẹ̀ẹ́ ni bó ṣe jẹ́ nìyẹn. Ẹ̀lọ́ sà.
8: Sodiq ló sọ̀rọ̀ láti Mọ́pà.
7: Sodiq láti bó.
8: Láti Olódó.
7: Láti Olódó, ó yẹ wí bèrè sà.
8: Bẹ́ẹ̀ni, bí nọmba 7.
7: Nọmba 7 ti lọ.
8: Nọmba 8.
7: Ìbéèrè number 8. Ìbéèrè number 8 ó dó tepọ́n síbẹ̀ ó dó tepọ́n. Ó ní kí n bèrè lọ́wọ́ yín pé tíìmù wo yín sà.
8: Al Madrid.
7: Ẹ̀yin ti Galacticos nìyẹn Al Madrid. Àmì o. Ó ní kí n bèrè lọ́wọ́ yín wípé tá a bá sọ nípa ìdíje Euro UEFA Women ìyẹn Euro táwọn obìnrin. Ṣé ẹ gbọ́ mi? Euro táwọn obìnrin ní ọdún 2022 wọ́n gba orílẹ̀-èdè wo ló gbà?
8: Spain
7: ló gba Euro 2022 àbí?
8: Bẹ́ẹ̀.
7: Táwọn obìnrin mò ń sọ o.
8: Bẹ́ẹ̀.
7: Ó dáa ilẹ̀ Gẹ̀ẹ́sì ni kí n sọ orílẹ̀-èdè Spain ilẹ̀ Gẹ̀ẹ́sì ni ẹ ṣe o. Orílẹ̀-èdè England àwọn obìnrin náà gbà lọ́dún 2022 hello. Kí lọ pé?
9: Oyè láti Sango.
7: Láti Sango àbí? Ẹ káàbọ̀ sórí ètò ìsà ìbéèrè méjì lẹ lórí ọ̀fẹ́ àti mú bẹ́ẹ̀ bá ti gba méjèèjì ẹ ti lórí ọ̀fẹ́ àti gbẹ̀bùn ó yẹ járin sóní.
9: Bẹ́ẹ̀ number 25.
7: Number 25 àbí?
9: Bẹ́ẹ̀.
7: Ó ti lọ.
9: Number 28.
7: Number 28 àbí?
9: Bẹ́ẹ̀.
7: Ní ọdún 2021/2022 kí lorúkọ olùkọ́ni kan Manchester United ní sàn yẹn?
9: Ọdún wo?
7: 2021/2022 olùkọ́ni wo ló tún kọ ikọ̀ Manchester United lọ́dún yẹn lọ́hùn?
9: 2021/2022 Ole Gunnar Solskjaer
7: final answer.
9: Ole Gunnar Solskjaer
7: olùkọ́ni Ralph Rangnick olùkọ́ni kọ Manchester United kó tó di pé Ole Gunnar Solskjaer tẹ́wọ́ gbà. Hello sir.
10: Ẹ
7: mọ̀ kú rọ̀lẹ́ kí lórúkọ yín bọ́lá tí ń bá yín sọ̀rọ̀ yìí.
10: Bẹ́ẹ̀ni Michael láti
7: Gẹ́ẹ̀tì. Mr. Michael láti bó jẹgẹdẹ.
10: Láti Gẹ́ẹ̀tì sà.
7: Láti Gẹ́ẹ̀tì ní sọ part.
10: Bẹ́ẹ̀ni.
7: Ó dáa sà ẹ mú bèrè sà.
10: Number 11.
7: Ó ti lọ.
10: 12
7: nǹkan. Number 12 ti lọ.
10: Number 19.
7: Number 19 àbí?
10: Bẹ́ẹ̀ni.
7: Ìbéèrè number 19 ó ní ìbéèrè lọ́wọ́ yín wípé National Sport Festival. Ṣé ẹ mọ̀ díje ṣé ẹ mọ̀ National Sport Festival?
10: Bẹ́ẹ̀ni.
7: Ní ọdún 2022 ìlú wo ló ti wáyé lórílẹ̀-èdè wa Nàìjíríà? Ogun State ló gba ilé ètò lọ yìí ṣùgbọ́n ní ọdún 2022 ìlú wo ló ti wáyé?
10: Ṣá?
7: Abuja àbí capital?
10: Bẹ́ẹ̀ni.
7: Ó dáa Abuja kọ́ ìlú Àṣàbà nípínlẹ̀ Delta State ló ti wáyé nílùú Àṣàbà. Àwọn náà gbàlejò National Sport Festival lọ́dún 2022.

0: ẹ̀yin náà rí pé à ń pè wọ́n ṣùgbọ́n wọn pìkẹ́ ẹ rí báyìí torí tá a bá dìdí tì náà bá àwọn kan máa rò pé bóyá a fi ṣèkà bí kinní kankan o ó lẹ́yìn náà ń gbọ́ báyìí o ẹ ti rí pé a gbìyànjú à pè wọ́n ẹ ti rí pé a gbìyànjú àwọn ò sì ní àkókò ẹ ti rí pé a gbìyànjú o ẹ̀yin ara ilé náà gbọ́ báwọn ẹ jẹ́ kí n wá dìdí tì náà yẹn màá wá mú nọ́mbà mi ẹ jẹ́ kí àwọn ò wọn gba owó lọ́sẹ̀ ní nìyẹn ẹja delete number yẹn ẹja delete number yẹn ẹja delete number yẹn àwa mú number mi báyìí a delete number yẹn àwa mú number mi ẹ ti lè bá pa agbìyànjú fún wọn o agbìyànjú fún wọn ẹja delete number yẹn. A ti delete ẹ jẹ́ ká wá mú number mi báyìí ẹ jẹ́ kí n mú nọ́mbà míì ẹ jẹ́ kí n mú nọ́mbà míì báyìí ẹ jẹ́ kí n mú nọ́mbà míì a ti gbìyànjú fún wọn ẹ̀yìn nọ́mbà míì tí mo mú ẹ jẹ́ kí n mú nọ́mbà míì ẹ jẹ́ mú nọ́mbà míì ẹ̀yìn mẹ́rẹ̀ẹ̀rin Aminat Ayọ́lá Aminat Anjọ́lá àti Oyèbámijí Sunday Samuel Osamoyi àbí ẹ̀yìn mẹ́tẹ̀ẹ̀ta ẹ drop nọ́mbà yín àwọn tó ń ṣe àrẹ̀jù lórí Facebook nìyẹn ẹ drop nọ́mbà yín báyẹn bẹ́ẹ̀ ṣe ń gbọ́ mi live and direct báyẹn ẹ drop nọ́mbà yín o tá a bá ti parí ètò tẹ́ ẹ bá drop nọ́mbà yín ó ti lọ nìyẹn o ó ètò ló bẹ̀rẹ̀ nọ́mbà yìí ó ètò ló bẹ̀rẹ̀ 381 ó ètò ló bẹ̀rẹ̀ nọ́mbà yìí ó ètò ló bẹ̀rẹ̀ nọ́mbà mi tuntun ta mú yìí ó ètò ló bẹ̀rẹ̀ nọ́mbà yẹn 38 talẹ̀ tó ni nọ́mbà yìí Aminat Anjọ́lá Oyèbámijí Sunday Samuel Dami ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta yẹn mọ́ drop nọ́mbà yín lẹ̀ báyẹn báyẹn bí mo yẹn sọ̀rọ̀ yìí a ti pẹ̀lú mi báyìí ẹni náà mọ̀ tó fẹ́ gbé kọ́ bọ́ọ̀lù gbẹ́ ẹni yóò mọ̀ tún gbé kọ́ èèyàn méjì ó dé èèyàn méjì báyìí táwọn èèyàn dẹ̀ pọ̀ lójú òpó a tún delete àmú nọ́mbà mi ni tí wọ́n bá ti gbé ní sí a delete àmú nọ́mbà mi ni wọ́n wà máa pè tẹ́ ẹ bá parí ètò tán pé ẹ̀dàkùn ẹ̀ ń pè wá ẹ̀dàkùn ẹ̀ ń pè wá ó la ti pè wọ́n báyìí tí wọ́n gbé kọ́ o ó la ń pè wọ́n báyìí o ó dà ẹja kọ̀ tẹ̀ á tún mú ẹlòmíì ṣùgbọ́n tá a bá tí àkókò wa bá ti lọ a jẹ́ wípé a máa pè wọ́n lẹ́yìn ètò nìyẹn torí pé àkókò àwo rárá dá dúró lọ́sàn-án tèmi àbí ẹ̀ ni pé ó lágbára báyìí igba pé odidi èèyàn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ tí ò sẹ́ni tó gbé kọ̀ rárá táwọn èèyàn dẹ̀ pọ̀ lójú òpó bó láti a ṣe báyìí ẹja mú ẹlòmíì a tún delete number yẹn ni a delete number yẹn a delete number yẹn ẹ wá ṣẹ̀ṣẹ̀ ń pè padà táwọn ti delete number yín tálẹ̀ ń pè tá a ti delete number yín gbà pè yín lẹ́ẹ̀mejì tẹ́ ẹ ti gbé yẹn ó ti lọ nìyẹn àwọn ò mú ẹlòmíì ti wá ọjọ́ sì ti wá ń lọ báyìí 090 ló bẹ̀rẹ̀ nọ́mbà ilé tuntun mi ẹni yìí kẹ́ni mọ̀ pè mọ́ a ti delete number yín wọ̀n lè fún yín lówó mọ́ a ti delete number yín àmú number mi ni ó ti lọ nìyẹn a ti sọ fún yín tẹ́ bá ti ta káàṣì ẹ mọ̀ dó síbi tí fóònù bá wà èrò pọ̀ ẹni kàn ń pè ní gbowó kankan ó kàn ń pè ní 09052 ló parí nọ́mbà ilé ṣùgbọ́n ọjọ́ ti lọ a mọ̀ pè wọ́n lẹ́yìn ètò a mọ̀ pè wọ́n ẹ̀ mẹ́ẹ̀ bínú agbábí láti sẹ́wélé a pàdé ní ìpàdé di ọ̀sẹ̀ tí ń bọ̀ lágbára ọlọ́run kọ́ lọ́ mọ́ pokùn ní sọ̀rọ̀ 09050275364 09050275364 orí nọ́mbà tẹ́ láǹfà láti pè mí sí lẹ́yìn ètò Abdulkadir Adéọgbà lórúkọ tèmi ìpàdé mi àti yín odi lọ́sẹ̀ tí ń bọ̀ ẹ kú kalẹ̀.
1: La la la la la gelu FM jagaba gogo retio.

0: Ǹjẹ́ o tún di onípẹ̀kí àtàwa àti yín àtún kora wa nírọ̀lẹ́ tòní bó o ní ojú ọjọ́ ṣe rí lọ́dọ̀ ti yín bẹ̀hùn láṣẹ ọlọ́run ọba mi Dùmàrè yóò tù yóò sì bà nínú ìgbésí ayé àti lọ́dẹ nìkọ̀ọ̀kan wa. À ń kí yín à ń ṣe yín pẹ̀lẹ́ wípé ní ẹ̀là lọ̀rọ̀ ṣé ẹ mọ̀ wípé ẹ̀là lọ̀rọ̀ bàbá là kì í yé ni bọ̀rọ̀bọ̀rọ̀ lórí ètò onírọ̀lẹ́ yìí ṣe mọ̀ pé lọ́pọ̀lọpọ̀ gbà máa máa sọ wípé ọ̀rọ̀ orílẹ̀-èdè nàìjíríà wọn a ní àjẹgbé tì bí ọbẹ̀ kẹrosínì ni ṣùgbọ́n bí orílẹ̀-èdè yìí ọba dáa ṣe mọ̀ pé àtẹ̀mí àtẹ̀yìn ńlájọ ní ojúṣe kan gbòógì eléyìí tá a gbọ́dọ̀ gbé gẹ́gẹ́ bí ìgbésẹ̀ wọn ní bóun wájú bá ń gbé bẹ́lẹ́yìn bá ń gbé tẹ́nìkan kan fàálẹ̀ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ọ̀rọ̀ nàìjíríà yọ padà lójútùú wọ́n sì ní àgbẹ́kẹ̀lé kì í panilébi ẹ jẹ́ ká mọ nírètí tó dáa nípa ọ̀rọ̀ nàìjíríà ká sì mọ fẹnu ara wa sọ tó dáa torí pé wọ́n lẹ́nu oní fúnra oníkọ́ ni ó fi ẹnu ara rẹ̀ pé bá mi bẹ́ẹ̀ ẹnu ara ẹni là á fi kọ méje ṣe rí agbára ń bẹ nínú ọ̀rọ̀ agbára ń bẹ nínú ohun ẹni tá a bá sì fẹ́ lájọ fẹnu ara wa pèsè ra wa ṣùgbọ́n ṣe é mọ́ gbàgbé o ẹlòmíà ní tẹ́ ń bàjẹ́ ọkàn mi bọ́ bá bàjẹ́ àtúká ẹ mọ́ gbàgbé wípé bí wọ́n bá na pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ní pàpá yọ padà tabalé yọ tàbùkù bó lọ̀rọ̀ nàìjíríà ó ṣe lójútùú àwọn agbọ́n bo ni wọ́n ti ń fàálẹ̀ ibo ni èmi ti ń gun lọ́kọ̀ tí mo ti ń fà á tí gbogbo ẹ ti ń yìnrìn dálẹ̀ agbọ́n bo ilẹ̀ yìí ti ń jẹ́ kí eku ọmọ fàpòyà kó wa wa náà la mọ ibi tá a ti ń ṣe eléyìí ọ̀dà òkun òní kùn kó nínú ọmọ mọ̀nú ẹ̀ ibi ọba ti ń ṣe tí nàìjíríà fi ń wálẹ̀ lágbọ̀n ọ̀dọ̀ tiẹ̀ tó ti ń bojú nàìjíríà jẹ́ kọ́mọ rókì ló kan àyà wa ṣùgbọ́n bọ́ ọba gbìyànjú àti tún bẹ́ẹ̀ ṣe tẹ́mi náà tún ọ̀dọ̀ tèmi ṣe mo mọ̀ pé nígbẹ̀ngbẹ̀yìn ọ̀rọ̀ wọ́ padà lójútùú a sì dúpẹ́ fọlọ́run ló kọ́ lọ́gà lọ́gà ní ìkànnì yìí látòrí ọ̀gá wa Túnde Ọmọláwúwo Kenneth Ogwuejie Kebugi ńlọ́lọ́tú ètò yìí Adémọ́lá Àsìsó Adémọ́lá Azeez Àsìsó nù bàbá lónílá ńlọ́jẹ́ kẹ́mọ́ láǹfààní àti gbọ́ wa nírọ̀lẹ́ tòní ẹnjìnìà kò mú ǹbẹ ní àyín bákan náà láàrin iwájú Aládémọ̀mí Àyànfẹ́ Elédùmarè Abídèmí ló kọ tèmi Akande ló kọ bàbá tó bí mi lọ́mọ rọ̀ àgbà bí ò bá ṣe lórọ̀ bọ́ba pẹ́ títí a máa ṣe lọ́jọ́ alẹ́ ẹ máa bọ̀ lórí Facebook wa ẹ jẹ́ àjọmọ́ wora wa lójúlójú torí pé lójúlójú báyìí láàwọ̀ lọ́rùn ẹni lójúlójú báyìí ìnìyàwó ọ̀sìngi máa wọkọ rẹ̀ lọ́dẹ̀ àsìkò tó ti tó eléyìí tá a tún jọ jíròrò níbi ọ̀rọ̀ dédú lọ́rọ̀ Nàìjíríà lórí ètò onírọ̀lẹ́ yìí ṣé ẹ gbàgbé níbi ọjọ́ mélòó kan sẹ́yìn ìgbìnà ọ̀tẹ̀ bá ti ń pàkan lómìn rú àwọn tí wọ́n jẹ́ bíṣọ́ọ̀pù ju àgùdà lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n mọ̀ ṣe àbẹ̀wò ṣe mọ̀ pé tán máa sọ wípé concerned citizen àwọn ọmọ Nàìjíríà tọrọ kàn lára wọn làwọn náà wà wọ́n sì lọ́ọ́ rí ṣèpàdé papọ̀ pẹ̀lú Ààrẹ Bọ́lá Ahmed Tinubu àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ lẹ́yìn ìpàdé ọ̀hún kí lọ padà ṣẹlẹ̀ látìgbà náà ẹ̀yìn òun wá ń gbé ẹlẹ́yìn ń gbé ẹ mọ̀ bọ̀ lórí Facebook wọ Ọládélé òkè Ọlálékè Olútóyìn ẹ ṣeun ẹ jẹ́ kí àwọn àtẹ̀jíṣẹ́ yín kọ́ mọ wọlé bẹ̀ èròǹgbà yín sí àwọn nǹkan tá a bá ń gbéyẹ̀wò ńrọ̀lẹ́ yìí ẹ láǹfààní àti fìtà àwọn bíṣọ́ọ̀pù ju àgùdà wọn lọ rèé báàrẹ Bọ́lá Ahmed Tinubu lọ rèé ṣe ìpàdé lórí ibi tí nǹkan dédú lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ mọ́ gbàgbé wípé ètò ìdìbò nílẹ̀ yìí general election nǹkan kò gbọ̀ngbọ̀n bó tilẹ̀ jẹ́ pé tìpínlẹ̀ ọ̀sùn gbogbo tó kú ní ìsìn ọ̀pọ̀ sẹ́ẹ̀mejì mọ́ ṣe mọ̀ pé wọ́n ní òótọ́ ọ̀rọ̀ ní àmọ́ sọ ọ̀rọ̀ sì ní tóbi ká fọ̀bẹ bù ẹnu náà láàfi sọ ìdí láàfi jókòó díẹ̀ nínú ìfọ̀rọ̀wérọ̀ eléyìí tí ọ̀kan lára àwọn bíṣọ́ọ̀pù ju àgùdà bàbá ọ̀nà yìí kan eléyìí tí ó ṣe pẹ̀lú àwọn oníròyìn ẹ bá ń fọ́n ta lágbọn Facebook wa ẹ jẹ́ kí wọ́n gbọ́ pọ̀n látẹnu oníkàn John Cardinal ọ̀nà yìí kan bàbá yìí sọ̀rọ̀ bí a bá ti gbọ́ ọ̀rọ̀ ẹ̀ tán a jọ wá fọn gbáfagbè lórí ẹ̀ wọ́n ní gan ni afiji wọ́n ní ròyìn tó àmójúbà ẹ jẹ́ àfi ti ara wa gbọ́ bàbá yìí díẹ̀ nínú ọ̀rọ̀ eléyìí tí wọ́n sọ ìfọ̀rọ̀wérọ̀ tí wọ́n ṣe pẹ̀lú àwọn oníròyìn lẹ́yìn ìgbà tí wọ́n lọ rèé ṣe ìfarakínra pẹ̀lú Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ẹ mọ̀ bọ̀ lórí Facebook wọ́n rọ̀ lẹ́yìn láti jẹ́ kẹ́ láǹfààní sí kíní àwọn ogun níwọ̀n bara ń pẹ́ náà ní sẹ́mọ̀ pé kì í dùn kọ́pọ̀ sókí báyìí náà lọ bí oge inú ilé agbára sì kún rọ̀lẹ́ yìí bá a bá ti ṣèyí táwọn ọmọ lọ sọ́dọ̀ àwọn àlejò mi nírọ̀lẹ́ tòní torí wípé àríyànjọ mùsùlùkùn lórí facebook wa lagilu 96.7 fm ilẹ̀ fi láǹfààní àti wò ẹ fọ́n ẹ bá wa ṣí àrẹ̀ ẹ fi àtẹ̀jíṣẹ́ yín bẹ̀ ẹ̀yin náà fàtẹ̀jíṣẹ́ yín bẹ̀ fọ́nrán ọ̀hún eléyìí àwọn bíṣọ̀pù ju àgùdà náà bá john cardinal ọ̀nà yìí kan bó ti sọ̀rọ̀ ìjà láǹfààní àti gbọ́ lágbọ́n bẹ́ẹ̀ ẹ̀yin tẹ́ bá ń bẹ lágbọ́n orí facebook wa ilẹ̀ láǹfààní àti wò lárọ̀ ọ̀rọ̀ tí bàbá yìí sọ ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn eléyìí tí wọ́n rọ kiri káàrẹ́ bọ́lá ahmed tinubu ó ní ó bá ń lọ́kàn jẹ́ wípé wọn kì í bá rẹ sọ ti ń jó tọ̀rọ̀ ó ti wà lórí facebook wa o mẹ́rin láǹfààní àti bọ̀ ń bẹ̀ láti wá gbójú ayọ̀ wo lárọ̀ ọ̀rọ̀ tí bàbá yìí sọ wípé àwọn èèyàn tí wọ́n rọ kiri káàrẹ́ ó ní wọ́n bá wọn sọ ti ń jó tọ̀rọ̀ nínú ọ̀rọ̀ ó ṣàlàyé pé wọ́n ní ṣé ìpàdé tẹ́jọ́ ṣe sẹ́fẹ́ lè kàkún ìpàdé téèyàn ń dunnú rẹ́rìn síra wọn ó ní kò fẹ́ jọbẹ́ o torí pé ọ̀tọ̀ọ̀tọ̀ lójú tí àwọn àti ààrẹ tí wọ́n fi jọ wo ọ̀rọ̀ tí ń bẹ́lẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà àsìkò tọ́rọ̀ yín bọ́ ta ẹsẹ̀ mọ̀ pé tó ètò ìdìbò ń bọ̀ ń kankan gbàngbàn lórílẹ̀‐èdè nàìjíríà ọlọ́mọ sánú ẹni ó nu ilẹ̀ ń wò lórí facebook ẹ já gbọ́ ìfọ̀rọ̀wérọ̀ ráńpẹ́ eléyìí tí bàbá ẹ̀ ṣe lédè èbó fínrin fitin ẹja gbọ ẹ kú kalẹ̀ ẹja gbọ bó ti sọ. ẹja gbọ ilé ìwé àbáyé ti sọ ìfọ̀rọ̀wérọ̀ onílọ tó sì ń ṣàlàyé fúnra lára rẹ̀ ibi ọ̀rọ̀ dédó lórílẹ̀‐èdè nàìjíríà àwọn òfikùn ló kò ilé tí wọ́n ṣe pẹ̀lú
1: ààrẹ. The face of the president in reaction. I was not surprised that he was not looking very happy. Nor even his colleagues who were there. We knew that this is different from the kind of statements that our president keeps receiving from all kinds of people. And that is one of the things that worries us. That there are so many people hanging around Mr. President, giving him a rosy picture of what the country is, which it is not. And we felt that we have no duty to do that. Indeed, we have the obligation to help him to appreciate the reality of the situation in which we find ourselves. And that is the reality that we painted, which I know is not the kind of thing that he wanted to hear. And the reply shows very...
2: I'm concerned that your cross is going over your...
0: If for a we're wrong...
2: Go on.
1: Yeah. And you can see his...
0: Onsala Yoro. Anytime Benny Agbon on Facebook.
1: Reply. We left that hall, both sides, knowing that...
0: ó ní inú ààrẹ ò dùn sí ọ̀rọ̀ ilé tí àwọn bá sọ pé báwọn tiẹ̀ ṣe rí gan rí pé ẹ mọ̀ pé èèyàn á máa fara sọ̀rọ̀ pé inú mi ò dùn sí nǹkan tó ń sọ yìí ó sì ní àwọn èèyàn tí wọ́n.
1: Well, we said what we had to say, he said what he had to say.
2: So was it a frosty meeting? Would you describe it as fairly frosty?
1: When the nation is bleeding, you can't expect a polite meeting with the head of state. We need to let him know. And his reply is that the nation is not bleeding. We told him our economy is not helping.
0: Anytime Benny Agbon on Facebook.
1: Reply. We left that hall, both sides, knowing that.
0: Oda, eja file baun. Oro leti gbọ́n. Lẹ́nu Cardinal John ọ̀nà yìí kan. Nàìjíríà bàbá odòláyà rẹ̀ mú ó ní Nàìjíríà ẹni ọgbọ́n ẹni ọgbọ́n ẹni tọ́gọ̀ ni ọ̀mọ́ra wọn ṣùgbọ́n bẹ́ẹ̀ bá sọ fẹ́ni tọ́gọ̀ yóò dìjà ṣé ẹ gbàgbé wípé àwọn ìjọ àgùdà Catholic bishop ni nkan bi lasiko gba ti won gbe ticket ni jade ngba na lohun ngba akoko ti are Bola Ahmed Tinubu fe seto dibo won ni ko si nkan to jo muslim fun ticket ba won fe awon eyan kan pada jade won wo aso bi awon bishop won lo re se ipade papo pelu are to nti gba keji re ngba na Kasim Seti ma ngba tan koko nawo re soke po ni won jo je running mate won ni rara o awon ti jade hun ke si awon yan soju won ni ofege ni won awon bere ta bere se old rivalry inu wo odun si tele se ni ofa eleyi abi bi oro ti je e mo po nilu yo ni bo ba ti ri ni ewi alaki ibo mo leru ko mo le ro lori Facebook we mo fi atejise yin be sugbon mo npada bo lagbon be a wa wonu e gangan ni sansan afan gba fagbe re ninu ile agbara ni ahin eje ki mo se bayi ko tori pe ma ma lo si odo honorable omolaja eje ki mo fi asiko yi ki honorable Said Olamilekan Giwa the national chairman ADC Nigeria must survive e ku data asiko yi sa
3: yeah akin gbugbu ara ile won ni e ku le la kara le e ri wa la kero ona ta ba ti ri ni totojo meta e ku ati la kera wa oruko mi ni honorable Said Olamilekan Giwa omo bibi ile Ibadan ni mi lati Ibadan North local government o da tun je the national chairman for ADC Nigeria must survive you know egbe ADC you know ni because we are one of the support group ta wa labe ADC
0: ADC en bo loro de du no ro egbe osilu ADC won ni a ti famo ye kan bi kan o an kan ara o kini kan asin bara wa fa lowo ki lo sele igun melo ni nbe nu egbe ni bo loro de du o ninu ADC
3: oruko yin na ni fi oruko eto yin na ni fi so pe ke so tori eyin na le ni e la loro
0: na la fi nbere lowo yin
3: ibi toro de ni national ni abi state abi local government
0: eyin ibi to ba ti wu ni ke wo lati national ke wa wo ipinle oyo
3: ni a ibere ni so si tori ni national a ni soro ni state na ko si damu
0: e ro pe ko si damu ni state
3: rara to eleniyan ti ofin gbe kale labi alaji yi nka olona o la wa mo le ni $2 tori pe yoruba le nti o ba jogun kogun itan kitan ni opa
0: e ninu awon oro kan to wa pada jade lenu jo meta alaji yi nka olona won se iforowero kan ni kopepepe sugbon ninu ngba ti awon omoye ti won pada fi lede ojon wi pe omoye ti o ba nti eyin so imu ni oloye Ibadan baba Taufik Adegbuyiga pe ojo pe o ko won le waju lawon agbon bi kan be
3: baba n to wi la wi ai so pe n to fe wi re
0: okay
3: alaji nkan lona le ne ti le mo yi ko ti si ase atagba lowo won lati so wipe lagbaja bayi lo mo yi afin tinek ba send
0: si okay
3: mo de se nwo temi mo teyin na jo mo inek o ti furuko gomina jade bayi sugbon ta wa mo to da wa loju ta dani wipe inek o ni te ofin loju tori pe ofin ini o mu eto ilane to party kokan duro kina sina lo fin na wi ni wipe eni ati ofin recognize laarin odun merin ko mo se ijoba ko mo sadari eto party kan lo leto ati anfani atase lati se congress ko de tun se gbogbo nto ba leto ni abe political party to ba wa lati form oye kale ni odo alaji yin kan lona ta wa wa a se congress a de se gbogbo nto to nipa awa se primary awa na se primary to je pe gbogbo omo bibi ipinle Oyo oni won fa Dr. Gbemileke Alagbe leniyan ta ni result e lowo ka kiri gbogbo local government ti a ti se
0: 33 local government
3: eni emi o wa mo titi teni teyin da ko yin mo boye DC mi to ni yin osugbe DC to je pe ta ba de INEC office leni pe ta ni alaga ADC ni ipinle Oyo ti won gbe Alaji yin kan lona si ta wa wa ni abere ta je gege bi omo egbe be ibi abala bi ti a wa tele nu
0: bana mo ti po ngboro gan
3: o le sese be emi na eyin na be se wa ele le bana ke foruko egbe
0: won ni ekun ni mo bakun wa bi nkankan gbodo ti sele ke eyan to mo gbe awon igbese kan
3: baba ninu olotu ninu agbara ati eto yin lorilede Nigeria e le so pe eyin na fe di are ke gbegbe ke fi poster egbe kan si sugbon en to fin ba tele ni ajo INEC hotel o na si lawo megbe hotel so te ba ri bana nita bẹ́ẹ̀ àṣẹ kò ṣe ó ṣe bí ṣe mi mo lówó tán fi ń ṣe ni èmi kọ́ ẹ̀yin kọ́ n tó bá sì wo lówó ini fowu re dalara eyan ba elu odolaya re mu gegebe so le kan baba anti score si waju o ni nto ba lowo lowo lo fowu re he si bo se rinu elomi le mo re ko mo fun nto wu ni ololo o lo mo bo se rewo titi e to ti eni se bayi nigba ta wa kere ta nbo mo ni olowo kan be nlu ba ne to ba jade kidi fe kowo to fe to ko jade le ko ni fe ko le a mo fun nje riru e mo nisin in to wo lasiko gba lo nfowo ti e se sugbon lasiko ta wa yi kaluku lo mo bo se nfowo re en te le nle poster tin le bana in to wo lowo lo fowo e se
0: ni eyin wa so wi pe ta le yin wa so pe on lo mo ye gan ti oro re to sun re fe kun pe
3: keze to fe kun to kun ni olotu to kun ti ofin gbe kale ti araalu fe ninu egbe adc oni dr gbemileke alagbe ile niyan sugbon se mo pe gbogbo gba mi wa to je pe nto ba da aye ba ni du ni en te le ri nkan kan ti oda lai even oda pa nkan gan na ti awon kan tin jowo aida sugbon nto da ju lati gba ta wa ti gbanju ni pe aye ba ni du nto ba ti da
0: ani to da o si fe nikan
3: o si fe nikan so awon tan du yen tan ba du yen mi o mo be se mi mo dore mi o ti ri bana awon te lo wa nta o emi o si ti ri poster awon o afi be se o se n paro ntin se ni titi gbe mi leke alagbe ele nikan nikan le mi
0: le yin ri a je pe nte eyan ba fe ri le eyan mo ri nu
3: bo se ri nu
0: Nigeria must survive ile te gbe dani mo fe bere bi pe kini nkan to duro fun ninu ego selu edi sugbon nigbati e mo ba mi fisi siyun e je nsare nonsense doju oja ki n pada de e le nbe won eku kale
4: Lagilu FM 96.7
5: mo ti bere fun o le salai mo pani lerin lakoko apejọpọ itakuro sori la molebi ni o ti eda o ti gbogbo won ni fe si ni mo nse o na ni ami idanimo mi ti se Maggi native jollof rice itowo ekan lasan are kan ko si leyin e
6: Maggi star ta se latara e wa soya alubosa adu chili ati konofuru
5: onje ale ti dele e ma bo jeje tabi ke ma wa rara
6: Maggi star yo so gbogbo nje ta se do won ara oto yo si tu so akoko na da koko mo ni gbagbe
7: idile onilera pipe ojo ola to ntan seto ojo waju re ni ona ti o labo ilera re yiyan re ojo iwaju re na ifeto somo bibi ran ni lowo lati pinu igba ti iye omo ti o fe bi o fun idile ni agbara lati mura sile ni ti emi ati oro aje
8: nitori na seto lodi fun ola to dara julo sibe awon oyun ati oyun ti o jabo ti o le fi aye eni sinu ewu le sele labi ofin itoju ilera to daju wa lo do awon akoshemose onisegun ilera ni awon ile iwosan ti ijoba fowo si se oni isun eje pupo bi isalenu dudu to lagbara iba tabi ki o ma ri o leyin ti oyun ba jabo lara re tabi farapa ninu oyun jowo wa iranlowo ilera lowo akoshemose onisegun ilera lesekese
7: ilera re eto re ojo waju re ntan ikede wa lati owo albarka health spring foundation tojo ara re.

0: ǹjẹ́ ò ń wá ọ̀nà bí o ṣe lè kẹ́kọ̀ọ́ ìmọ̀ nípa ètò ìlera kó lè di ọ̀jìnmílẹ́ka ètò ìlera bí? Gbọ́mi, Ibadan College of Health Technology ni kò gbà lọ. Ilé ẹ̀kọ́ tó gbóǹtẹ̀dásílẹ̀ lọ́wọ́ ìjọba àpapọ̀. Bákan náà, àjọ MBTE fọwọ́ sí pẹ̀lú kìlọ̀ wa tún dúró dé. Àyè ìgbaniwọlé ti sísílẹ̀ láti kẹ́kọ̀ọ́ gboyè diploma. Ìwọ sá ti fọmọ yọ nínú ìdánwò JAMB sòsé ló wọlé. Àyè sísílẹ̀ fáwọn ètò bíi Community Health Technology, Paramedics Health Technology, Public Health Technology, Family Health Care Technology. Ẹni tó bá mú ilé ẹ̀kọ́ míì nínú àkọsílẹ̀ fún ìdánwò JAMB tó sì yan 100 máàkì 100 máàkì sí lè pààrọ̀ ilé ẹ̀kọ́ àti kọ́ọ̀sì rẹ̀. Bó bá wá ní JAMB, kò bẹ́ wudé. Ẹ lọ forúkọ sílẹ̀ fáwọn ètò míì tó jẹ́ diploma bíi Community Health Extension Workers, CHIEL, Health Technician, Pharmacy Technician. Bákan náà, o tún lè gba ìwé ẹ̀rí akọ́ṣẹ́mọṣẹ́ fún ètò bíi Junior Community Health Extension Workers, JCHIEL. Ẹ kàn sí wọn lónìí, wọ́n wà ní Plot 29, Ọlọ́rungbèjà Street, Jègèdè Olúńlọ́yọ̀, Amúlòkó Road. Ẹ sì tún lè forúkọ sílẹ̀ lórí ecotech.edu.ng. Ẹ̀lú wọn ni 0805-109-8329 tàbí 0806-998-0560. Ibadan College of Health Technology, gbígbé agbára wo àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ọjọ́ ọ̀la lẹ́ka ìmọ̀ ìlera àtàmúgbòrò iṣẹ́ ètò ìlera ló jẹ wọ́n lógún.
1: Ẹ̀yin ti pápá àpá mi náà ti gbogbo ilẹ̀ mọ̀ pé Zuri ló ṣe kíni. Zuri ló lọ́kọ ṣọkọ yọ̀kọ̀tọ̀ gẹ́gẹ́ bí gbogbo yín ṣe mọ̀ wípé iná dídá ò rọrùn látorí gígé àlùbọ́sà, lílọ edé. Lẹ́yìn náà ìbànújẹ́ pé ṣé oúnjẹ náà yóò dára, ṣé oúnjẹ náà yóò dùn. Ṣùgbọ́n látìgbà tí mo ti ń lo ohun ìsebẹ̀ Zuri ni àkókò ibi ìdáná ti di àkókò ayẹyẹ fún mi. Pẹ̀lú díẹ̀ Zuri, oúnjẹ mi máa ń dùn, òórùn rẹ̀ sì máa ń dùn gan ni. Zuri ló lọ́kọ sẹ́, ṣọkọ yọ̀kọ̀tọ̀ ó ṣe kíni. Ó ṣọ́ọ̀kì! Zuri wà ní gbogbo ọjà àti ṣọ́ọ̀bù káàkiri Nàìjíríà ní irú ṣíkì, jọ̀lọ́ọ̀fù, bífù àti classic. Zuri ló ṣe kíni. Zuri ló lọ́kọ. Ó ṣọ́ọ̀kì!

0: ẹ káàbọ̀ padà láti ojú ọjà ìkànnì lágìlú 96.7 FM náà lórí ètò tá a pè ní ẹ̀là lọ́rọ̀ ibi a bá roko ti sí iná ni a fàbọ̀ sí mo ń ṣe ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú ọ̀nàrẹ́bù saheed ọlámilekan giwa ẹ̀yin mo ní nàìjíríà mo survive orílẹ̀ nàìjíríà sì gbọdọ̀ survive lóòótọ́ kí ni ó dé kí ni as in kí ni oyún bá dé nínú ẹgbẹ́ òṣèlú ADC.
1: ẹ ṣe ohun olóòtú ṣe rí ìgbà mo rántí ìgbà tẹ́ ẹ bẹ̀rẹ̀ ètò yìí náà ẹ ní wípé bí a bá ṣe gbé nǹkan wa iná lára yóò ṣe bá wa gbé
0: bẹ́ẹ̀ni
1: a nílùú méjì tí a jọ ń lọ àbí tí a jọ wà àbí tó bí wa sí orílẹ̀-èdè nàìjíríà náà ni tá a bá sọ pé àwọn system kò work tí gbogbo wa jọ ń complain tá a wá jókòó kalẹ̀ ẹ dákun ẹ jọ ìgbà wo ló tó fẹ́ work nígbà táwa náà bá dìde sí à ń sọ pé ayé ológun wọn ṣe ṣeéṣe wọn rí ṣe alágbádá náà ló ń ṣe bó ṣe ń ṣe lọ yìí mo máa ń ó máa ń já àwọn nǹkan kankan ní fún mi tí mo bá ń gbọ́ tí ọ̀dọ̀ bíi irú mi tó bá ń complain pa àwọn àgbàlagbà tán bẹ́ẹ̀ ní ìsinyìí ò ṣe dá màá wá bílẹ̀ pé kí ló mú wọ ọ̀dọ́ láti má le jáde tí wọn náà bá jáde pé kíní ìkíní wa ni kì í ṣe tẹnìkan.
0: ẹ máa ń tọ́dọ̀ mí ìnáwó nínú ìṣàkóso.
1: ẹ máa gbọ́ olóòtú bẹ́ẹ̀ ni kò ṣeé ṣe láyè kéèyàn kóyàn mẹ́wàá jọ kámọ́rì kànda
0: dandan ni
1: ṣùgbọ́n kò ní burúburú ẹlòmíì ò máa rolé tó ti jáde tó ti ẹni sì bá ẹlòmíì ò máa rolé tó ti jáde wípé ǹjọ́ orúkọ tí bàbá

0: ẹ lọ wo ìgbà tí àwọn ọmọ student tán demonstrate seriously ní Britain.
1: Ó pa demonstrate sí.
0: Wọ́n ní increments in tuition fees. Wọ́n dey demonstrate. Ìtì kò ń ṣe ibì kan ní ìgbà tí a sọ nísìn ohun kò wọ́n ìtì ó sọ ìtì President Tinubu sọ kó tó wọlé ni pé òun ó make sure pé òun jẹ́ kí ara rọ àwọn student.
1: Ní kò ní sọmọ kankan tí ó drop out látàrí pé kò sówó sukú mọ.
0: And wọ́n ti remove subsidy the education for a long time. Kì í ṣe gba Tinubu. Òun náà rí
1: lórí tertiary
0: education. Ẹ rí pé ti state olówó jù ti federal government lọ. Federal. So now ìgbà tán sọ technical wọ́n tún mọ gbowó salary ni lẹ́yìn ìgbà tó ò ti sanwó. Àwọn ìgbésẹ̀ tán gbé ẹ dẹ̀ mọ̀ pé a lot of states náà fún palliatives. Ṣé state gangan ṣó fún àwọn titi ẹ̀gan palliative when the federal government are giving palliative? Wọ́n ṣàjọ pín owó ni. So ìgbà tí wọ́n fẹ́ increase ọ̀rọ̀ epo tí IMF sọ pé kán ṣe, IMF wọ́n tún fún wa lówó pé ká fi lè provide the safety net fún àwọn tí ara bá ní torí wọ́n mọ̀ pé yóò ni àwọn èèyàn. Kí ló ṣẹlẹ̀ ní ọ̀rọ̀ ní ètò àgbáyé nìsín láàrin US àti Iran? Ṣé bí torí pàrọ̀ lépo ni? Òun la fi ń lò bó ṣe wà. Àwọn tí ò lépo ara ni wọ́n. Ìjà tó ṣẹlẹ̀ yẹn tó rọra ṣẹlẹ̀ ránpẹ́ ó ti fa wàhálà ní gbogbo orílẹ̀-èdè.
1: Ẹni pé owó kọ́kọ́ ti ń lọlẹ̀ nígbà tó yẹ wọ́n tó ti ju bọ́ọ̀mù síra wọn ó tún gbéra ní
0: òfin sí. Wọ́n lọ bú. Mo rí ìgbà tó jẹ́ pé Trump ìgbà tí ó kọ wọlé ẹlẹ́kìnrin ó bú kálíìkì oníṣẹ́ wo náà ṣe. But àwọn tí wọ́n gbé síbẹ̀ wọ́n ní pé torí pé ó jẹ́ orúkọ rẹ̀ purely Christian kò dàbí àwọn kan ìgbàwó torí pé ìgbà tí ó gbà lọ́wọ́ Obama ni tí ó gbà lọ́wọ́ àwọn tí ó gbà lọ́wọ́
1: ẹgbẹ́
0: ìtòkọ́fí bú President Obama nìyẹn. Kò sí orúkọ tí ó pè kò sí nǹkan tí ó sọ olórúkọ rẹ̀ olórúkọ Muslim ni àwọn Muslim ló kọ́ bẹ̀rẹ̀ sí tako. So ìtì Kadina Oye kan sọ ó lè sọ on his own capacity yóò jà fúnra rẹ̀.
1: Ṣùgbọ́n okodoro abẹ́rẹ́ lèmi fẹ́ jẹ́ kẹ́ ẹ sọ.
0: Okodoro the president have been begging Nigeria pé kán jọ in tó wà lẹ́yìn kán fara dà torí pé when there is no pain there can't be gain.
1: Ẹ ṣeun wọ́n ní pé ká farada ìbéèrè bẹ̀ pé dìgbà wo mo ń bọ̀ ní ọ̀dọ̀ yín ẹ fèsì sí kó tó di pé màá gba ìwòye ọ̀nàrẹ́bù Giwa ẹ jẹ́ ká sáré fẹsẹ̀ kan dí ojú ọjà àṣìṣó tí ń fà mí láṣọ bá a bá padà díẹ̀ náà fi èròǹgbà sí àtẹ̀jíṣẹ́ yẹn jẹ́ kó mọ wá sórí Facebook wàá ṣe ojú òpó lẹ̀ á gba ìpè náà ẹlẹ́mẹ̀wọ̀n kú kalẹ̀. Ẹ ṣeun wọ́n ní pé ká farada ìbéèrè bẹ̀ pé dì.
2: Ladiliwa FM 96.7.
3: Wọ́n tún bẹ̀rẹ̀ fún olè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àrò yìí kankan ò sí lẹ́yìn ẹ̀.
4: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kọ̀nọ́fùrù.
3: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
4: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
5: Ẹ̀tì yín mélòó gbogbo èèyàn pínlẹ̀ Ọ̀yọ́ Whitestone Souvenir ló rán mi sí yín lórí gbogbo èèyàn tó ti ìlú kan wọ̀lú Ìbàdàn. Tẹ́ nìkan rẹ ṣe tẹ̀sí nílò souvenir lóríṣiríṣi tó jẹ́ original pọ́nbélé tẹ́ lè lò nínú ilé tẹ́ lè fi ṣẹ̀bùn fáwọn onínáwó gbogbo lọ́jọ́ ayẹyẹ wọn bí àríyá àgbéyàwó òkú àgbà ọjọ́ òbí ìsílẹ̀ àti fún àwọn ọmọdé. Ká sọ díẹ̀ kẹ́ lè mọ̀ pọ́ jàgídí yapa. High quality stone mix blender ìrara ti ń bẹ lórí stone mix blender wa o. Stone mix yam panda
6: àsọ̀sùdìyànlẹ̀ yọ sọ́ka.
5: Back to school items souvenir bags high quality stainless pot. Ti doctor recommend pé ká máa lò nílùú àsìkò yìí. Present iron àwọn ògbà lóde lóríṣiríṣi abọ́mọ̀fọ́ serving dish rechargeable fans gbogbo irinṣẹ́ tó wúlò fẹ́yìn kẹ́tìrà solar fan ohun èlò ní kitchen àti nínú ilé. Ó sì wò yín ká bá yín set up kitchen yín a tún lè bá yín ṣe tí gbogbo kọ́lọ̀ ó sì jọra ohun kulẹ̀lẹ̀. For the original souvenir gbéra lẹ̀ máa lọ sí Whitestone Souvenir ìdí àpẹ́ Odùdúwà building directly opposite NNPC filling station ìdí àpẹ́ Ìbàdàn. Bó rajà lọ́pọ̀ ó lè pè 08069134989 08069134989 Whitestone Souvenirs. Débí ọ̀rajà.
6: gbogbo ona ni Lipton tea fi fa ni mora lara aro cup kan bo ni kan lasiku kan na
7: ore ni to ba mo to sele lana
8: iwo na ko ojumo
7: ah mo gbagbe ni ma binu ore mi ti lo saju gbogbo oro
8: o da na so ka gbo
7: abi
6: pelu Lipton tea iloworo re seju bo se wa ninu cup lo o fa ayan san mora Lipton tea o wa fun isokan.
9: At West Midlands Open University, we are making education affordable, flexible, and within your reach. Admission is ongoing, and now you can begin your journey with as little as 2,500 Naira per course unit. Choose from world-class degree programs such as Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication, and Educational Management. Whether you're a fresh secondary school leaver or a direct entry candidate with NDE, NCE, HND, or A-level, WMOU makes it easier. Visit us in Lagos at number 1A, Oba Grand Avenue, Ikeja, in Ibadan, at White House, at Dewumi Street, Felele, or in Abeokuta, at Dots ICT Institute of Technology, 52 Ijema Badu Road. Apply now at www.westmidlands.edu.ng or call 0704-700-0167. Follow us on social media at WMOU Nigeria, West Midlands Open University. Possibilities beyond imagination.
10: Gaga gaga
11: Gamsi
10: gbogbo oya ni pele lodu ṣugbọn ojo ti oya to je odu oya ba farahan a ri pelu apere ni Gamsi aba mixture agba ogun amara soji ta fogide ewe ategbose yo lo tinu Gamsi baraba wo degbere to ngun fe ni tele tele Gamsi aba mixture ni ogbelura binu ko tinu ngun gbodogbodo ti san ara gbogbo fe sise pe tori keri kara nro ni lati joko dide fun ya wa dagirase on le sara die die nu ya sawari egbogi Gamsi aba mixture bo se fe dalabuku lodo lolufe re bo ba dere ale Gamsi aba mixture ni ogbelura eran re o se lekan si lori okele gede gede ara fifo danu mara fuye Gamsi aba mixture nlagbade fun o to ba re ni 100 odun to tu gbo amade ni yawo ara re tun ta kutuputu irufa Gamsi aba mixture nlo gbelura Gamsi aba mixture o tu wa kaakiri le taja ogun ati lagbe ni kari kari asin wa lagbata jake jalo le Nigeria Gamsi aba mixture fast kenny Nigeria enterprises lo se idojuko NNPC filling station legbe bridge olon kemi Lagos Ibadan expressway mbadan lo wa telephone 08081689617 08081689617 617 Gamsi lo karauta kebe gaga gaga
11: Gamsi
12: labbaik allahumma labbaik
13: Ali Imam Travel and Tours ti gbe anfani nla banta banta de. Mo ready rorun. Gege bi ijoba le Saudi ti fi anfani visa olodun kan sile. Gbe ni to fe gba visa na pelu accommodation ticket. Bo ba se fe si ni o. Ma bo si Manlord Ali Imam Travel and Tours. Bidin bako no aso Iram ti wa ni le biba fun gbogbo eni to fe lo se Hajj ati Umrah. Aton ba ni gba hotel. Lawon 3-4 five star hotel. Be la tun le ba ni get moto. Nilu Mecca ati Medina. Eni to fe ka bo hun ku awon eyan won sise se Sahara nilu Mecca. To je pe hun lo se visa ati ticket fun won sun ba ko raye ko won lo. E pe si Manlord Ali Imam Travel and Tours.

0: wa plus 966-539-876-784. Awani number one, Random Plaza, Iwia Gari Estate, Oluyole Extension, along Akala Expressway, Ibadan. The Gas Shopping Complex, Iyanagba Idiroko Bada, Ogun State, Hilliard Multipurpose Plaza, Michael Koloso Expressway, Ajegunle.
1: Lagilu FM 96.7.
2: Ẹ káàbọ̀ padà láti ojú ọjà ìkànnì Lágilu 96.7 FM náà ni lórí ètò tàpé ní ẹ̀là lọ̀rọ̀. Ibi abárokò ti sí náà là á fàbọ̀ sí nínú ọ̀rọ̀ tí Honourable Ọmọ́làjà ilé tí wọ́n sọ lẹ́ẹ̀kan. Ẹ jẹ́ kí n máa lọ sí ọ̀dọ̀ Honourable Saheed Olamilekan Giwa. Ẹ̀yin nínú ọ̀rọ̀ tí Honourable Ọmọ́làjà sọ, ṣé ẹ wò wípé ọ̀rọ̀ àwọn ẹlẹ́sìn wọn ní àwọn ti mọ ibi tí wọ́n tò sí láti ilẹ̀ wípé ìtọ́yẹ kan gan ṣe lójúṣe pé wọ́n ti kùnà rẹ̀?
3: Bẹ́ẹ̀ni, èmi ti ẹ̀rọ bọ́yá bíi ti torí ibi tẹ́ ẹ ti mọ́rọ̀ sọ fún wọn nìyẹn. Bọ̀ mí rò bọ́yá bíi tí wọ́n ti fọ̀rọ̀ pin sí yẹn láti jẹ́ ká bẹ̀rẹ̀ lórí ọ̀rọ̀ wípé tí wọ́n fẹnu sọ wípé kò sí ìjọba kankan rí tó ń fún ọmọléèwé ní grant lórí school fees. Ibẹ̀ mo rò bọ́yá ti mu wá. Bọ̀ lórí ti tẹlẹ́sìn, ṣé rí ẹ jẹ́ ká jọ fojú inú wò. Lótìtọ́, àwọn pásítọ̀ àti ìmọ̀ọ́mù ó yẹ kán dúró gẹ́gẹ́ bí olùtọ́nisọ́nà nípa àti ìṣèlú kí wọ́n dẹ̀ máa fọ̀rọ̀ inú ìwé mímọ́ yẹn fi kọ́ wa wípé ìwọ tán bá fi nǹkan tì nílùú o gbọ́dọ̀ ṣe báyìí, o gbọ́dọ̀ ṣe báyìí torí ntọ́lọ́hún fẹ́ lélẹ̀ ntọ́lọ́hún fẹ́ lélẹ̀.
2: Bóyá rẹ̀ náà lọ bá rẹ̀ sọ.
3: Even gẹ́gẹ́ bọ́n ṣe sọ gan wípé charity ni church and muslim irọ́ ni, kò sí tó ń jẹ́ charity ń bẹ̀. Tí ò bá kí n ṣe wípé àwa la modernize ọ̀rọ̀ ẹ̀sìn yẹn láti máa jẹ́ wípé ká máa ti million billion sí abalagbọ̀n ẹ̀sìn. Ẹ̀sìn ni wípé jí lóòrọ̀ lọ sí mọ́sálásí àbí o lọ sí chọ́ọ̀chì sàdúà sọlọ́run ó bọ́ síta. Tán bá ní Jésù ní ká múdà mẹ́wàá wá ṣéjú sì ní bọ̀ ní sọ níní òde ọ̀run tí mo
2: rà. Ọ̀rọ̀ táwọn wá sọ tí wọ́n lọ bá rẹ sọ torí ìjọba àkókò.
3: Now wọ́n ipò tó yẹ kán wà ńbẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe bá rẹ sọ táàrí ò ṣe fẹ́ gbà náà ló ṣe wọ́n ṣe bá sọ.
2: Ok.
3: Torí wípé kí ni àǹfààní ok nísìnyí ẹ̀yin ní mosque tẹ́yìn lọ àbí church tẹ́yìn lọ èmi ní ti tèmi náà. Èmi ní mo bóyá mo ń sòṣèlú ẹ̀yin náà ń sòṣèlú wọ́n dẹ̀ fẹ́ rán yín jáde. So ó burú jù mẹ́kan sọ fún wọn pé olóòtú Abídẹ̀mí ọ̀rọ̀ àgbà tí wọ́n bá fi ọ́ ṣaṣojú ibì kan tó o bá ti ṣe dáadáa ń bẹ ọ̀run àpáàdì ló ń lọ ṣùgbọ́n tó o bá ti ṣe dáadáa ń bẹ ọ̀run dáadáa ló ń lọ. So burú jù mẹ́ kó burú jù mbẹ́ náà in tí ara rẹ kọ nìyẹn òótọ́ ọ̀rọ̀.
2: Ẹni ara rẹ kọ òótọ́ ọ̀rọ̀
3: sí ọ̀wá kọ ni.
2: Ṣé òótọ́ ọ̀rọ̀ ni táwọn ń sọ? Wọ́n ní ààrẹ ní economy ti ń dà wọ́n ní pé economy ò fara
3: sí. Níbo ló ti wá dá sí? Níbo ló dá sí? Ofúnnilóúnjẹ tó fóògùn yàgbẹ́ sí. Ẹ̀ ń gbé grant lẹ̀ fáwọn ọmọléèwé pé ká máa fi kàwé. Ẹ̀yin náà lè rán wọn ibi táwọn bá ti kú ònílé lábẹ́ ìyá wọn tán lọ sí skul. Ẹ̀yin náà lè rán kidnapper láti ńgbà tí security ọ̀dà. Ẹ̀yin náà lè rán wọn
2: lọ. Rárá ẹ lè fẹ̀sùn kan jọba pé ìjọba ló ní wọ́n mọ gbé yẹn.
3: Ẹ máa gbọ́ lóòótọ́ crime develop with any nation tó bá ti ń develop crime máa ń develop pẹ̀lú ẹ̀ ni. But the first assignment ìjọba lórí citizen ni security.
2: Ṣé wọn wàá mọ̀ gbìyànjú wọn mọ̀ gbà wọn mọ lẹ̀ lórí range oni ní ìpínlẹ̀ Niger. Kwara wọn ṣe gbà wọn lẹ lana
3: ọjọ
2: mọmọ mọjọ wọn fúyà lórí ẹ
3: kẹ tó kú ọmọbẹ yẹn
4: ṣọṣẹ mẹhẹ
3: ẹ mọ nǹkọ kẹ tó kú ọmọbẹ yẹn
4: àtìgbàtì ẹwọ ta méjì sọ
3: ṣe rí
4: ẹwọ bí
3: olóòtú
4: ètò ààbò olóòtú
2: mọ bọ.
3: Ẹni wọn fún ọmọlẹ lórí range oni a gbọdọ fi gbogbo ẹnu sọrọ lórí
2: ẹ pé kini ẹ sọrọ ntẹyin bá mọ ìjọba àgbẹrẹ ọyọ ti gbé kọmitì kalẹ
3: ẹwọ àwọn ọmọ oríire tí wọn fi sílẹ ẹwọ ojú wọn bó ṣe gún régé. Ṣé mọ̀ pé that same week ní bóyá side north yẹn àbí north east sá wọ́n fi the same Ondo àbí Ekiti sá.
2: Ó dà pé Ekiti.
3: The same week yẹn náà fún àwọn ọmọ kan sílẹ̀ ẹ wo ìyàtọ̀ ńbẹ yẹn.
2: Ẹni ẹ̀yẹn kan náà kọ̀ọ̀kan ló kó wọn sọ́dọ̀ náà wọ́n sì ní lójú àánú
3: ìdílé àwọn lọ. Kílẹ̀ ń sọ yìí ṣẹ́ni tí wọ́n gbé fáwọn fọ́dìdì almost 56 days ṣẹ́ni mọ̀ ìyàtọ̀ láwọn tó yẹ àwọn ọmọ tó ń dóyàn bóyá lọ́jọ́sẹ̀ kan lọ tó fi gbá àwọn yẹn pamọ́.
2: Àlàyé tẹ̀ wọ́n ṣe yìí àwọn ìgbìmọ̀ tí gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ gbé kalẹ̀ lẹ́ẹ̀bà sọ.
4: ẹjọ́ tó rọ̀ lọ ṣé àwọn ti gbélé jókòó fún 30 days kán wá yàtọ̀ sẹ́ni tó forí gbòòrùn káàkiri.
2: Ẹgbẹ́nu sí
4: ìlú ẹ̀kẹ́ rẹ̀ báwo ni ó ṣe rí tẹ́yìn bá dúà nílé
3: tó mú gààrí
4: fún 30 days tí ò lọ nìkan ẹ wá compare pẹ̀lú ẹ tó jáde tó wọlé lójú ojúmọ́ àwa lọ bí gan tó yẹ pé ìgbà tá a jókòó sójú kan ìwọ gan ó
2: ti tẹyìn òṣìṣẹ́ pé kí ọ yọ
4: ó ti di pé aṣọ tó wọ̀ gan
2: kò jọ kò ní fẹ́ gbàyàn mọ́
4: kò ní fẹ́ gbàyàn mọ́ torí pé o ò ṣe wàhálà
3: olóòtú
4: ẹ wá wo
3: olóòtú
4: mo fẹ́ sán sọ̀rọ̀ nípa charity yìí tó yẹ yín
3: primary assignment ṣé ní ìjọba
4: churches are meant to be a charity organization.
3: Owó tó bá it is
4: a charity organization.
3: We have NGO and separate
4: NGO,
3: homes.
4: NGO, churches
3: and
4: is classified.
3: Not a religion.
4: Churches are classified as NGO.
2: Honorable Malaja, mo n bọ mo n padà bọ lọdọ yin honorable Giwa ibi tí mo fẹ́ fi káde ẹlẹgbẹ ọdọ yin kí n tó padà sọdọ wọn ni pé ṣé kì í ṣe ọ̀rọ̀ ọjọ́ ni ìta sọ wípé àwọn ọ̀fẹ́ muslim ticket ṣé ni wọ́n tún padà ń wá ń sọ àbí ohun tó ń jó tọrọ iná sọ fún ààrẹ.
3: Ṣé ẹ rí gẹ́gẹ́ bí
2: orí wọn jẹ́ ó yí àwọn clearly wípé àwọn ò support muslim ticket wọ́n dẹ̀ sọ padà jáde wípé àwọn èèyàn tí wọ́n kọ́ aṣọ sí lọ́rùn o wípé fake bishop ni wọ́n àwọn ọmọ wọn wọ́n ní ẹ̀wọ̀n bí wọ́n ṣe múra ẹ̀wọ̀n bí kọ́là àwọn ibi tó ẹ̀wọ̀n bí tó gbà lọ mo fẹ́ kẹ́ dáhùn ní sókè lórí ẹ̀.
3: The same thing ṣẹlẹ̀ ngbà yẹn táwọn kan tó báyìí tí wọ́n nínú àwọn kíni tán rí orí ẹ̀ kíni kọ́là ọ̀run wọn yẹn tí wọ́n sọ pé ẹ̀wọ̀ àwọn eléyìí ṣé bishops làwọn eléyìí ṣé ẹ rí èmi ń sọ kíní kan olóòtú
2: tẹ
3: bá mú nǹkan kankan wá lórí ètò yìí àwọn crew yín wọn ó tẹ̀wọ́ gbà tí crew yín kan bá lọ mú wá tí ò bá ti jẹ́ pé yín lẹ máa benefit 100% or 80% ẹ máa wá oríṣiríṣi ọ̀nà tẹ́lẹ̀
4: ọkọ̀ àrùn yìí. Ó dà ń gbé Ìbàdàn.
3: So ti yé ní sinmi
4: ayé. Ìbàdàn nìkan ni Honorable Olamide kan wà.
3: Ẹ máa gbọ́ ẹ máa gbọ́
4: ẹ máa gbọ́. Ìfẹ́ Mamechi ló ń sọ wípé torí pé wọ́n jẹ́ Christian ṣé wọ́n lè bù ú tí kinní bá sọ̀rọ̀ bá wọn tí Sáúdánà Ṣókótó tàbí Emir tó bá sọ̀rọ̀ ṣé àti ríbi tá
2: wọ́n ní àrẹ mọ́ bọ̀wọ̀ fún àwọn olórí ẹlẹ́sìn
4: ó dà gbé ọyọ́ state ní canada
3: ọdọ abc ẹ mọ́ tàwọn kẹ́kọ́ kájọ ṣàkíyèsí ẹ mọ́ jẹ́ káwọ likeness bóyá party wa ẹ jẹ́ káwọ tíjọ́ ń ṣẹlẹ̀ nílùú ṣé n ti ń ṣẹlẹ̀ nílùú nísìnyí ṣé n ta lè mú yan gan ni tabako lórílẹ̀‐èdè nàìjíríà ni.
2: ṣé kò ṣe mú yan gan ni.
3: wọ́n ń gbé ọmọ lójoojúmọ́ àwọn kidnapper ṣé mọ̀ yìí pé àwọn kọ́kọ́ àtọ́yẹ pé akamọ́ fi cash cruise lásán tí ò sì yẹ bẹ́ẹ̀ tí ò yẹ kó jẹ́ nùnú fún ara àtọ̀. Wọ́n gbá àwọn ọmọ lórí rangers ni àwọn comedians wọn lọ́ fi ṣe kinní kí ni ohun àmúyan gan bẹ́ẹ̀ wípé ọmọ ọlọ́mọ ọmọ ọdún méjì mọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀
2: 09123708 iná ni nọmba ti ẹ fi bá wa dá sí àtẹjíṣẹ yín ẹjẹ kọ wọn wá sórí facebook kọtò ni pé màá tó béèrè ìbéèrè tí màá dé ẹnì kọọkan 30 seconds nítorí ọlọrun àṣìṣó ẹjẹ àgbẹ ìpè yẹn ọrọ eléyìí tí àwọn bíṣọpù yìí sọ gómìnà náà sọ ọrọ kan èlò ta ló wà ń bẹ. Hello.
5: Hello.
2: Yes, ọkọ yín àti tẹ ti ń pè wá.
5: Ẹ kú ètò.
2: Yes, sir.
5: Orúkọ tèmi ni ẹgbà SDO Oyèmíyí.
2: Láti látàkínbàdé ọyá 30 seconds sir.
5: Atọ́kùn ẹ̀yìn tẹnu pọ̀ jẹun.
2: Ami.
5: Agbára náà.
2: Ami ọlọ́run.
5: Ẹ máa mọ̀ ọ́ sọ.
2: Ami.
5: Ṣé ẹ rí bàbá bíṣọ̀bù.
2: Ọ̀nà yìí kan.
5: Ọ̀nà yìí kan. Bàbá lóòótọ́ lódodo gbogbo èèyàn lọ́mọ̀ ní 2023 pé òbí ni àwọn ní support ńgbà yìí.
2: Ọ̀yẹ̀ bá mú kankan.
5: Ṣùgbọ́n kò wá ṣe pé tí a bá wá support ẹ̀ wọ́n ti gba ìjọba ti bọ́ sọ́wọ́ ẹni ọ̀bọ̀ sí. Só ti eyín nìsín kì í wá ṣe pé ìyún ni àwọn bíṣọ́ọ̀bù ó tún máa rò lọ́kàn mi. Bẹ̀rẹ̀ mú wọn bá gbàdúrà gbàdúrà bí wọn bá sọ wọn ní tá a bá tẹran àtọ̀ ni. Abẹ́rẹ́ yẹn mi ìgbésẹ̀ ló kùnà ó.
2: Ẹ ṣeun.
5: Wọ́n lè gbé ìgbésẹ̀ láti lọ rè bá pírẹ́sídẹ́ǹtì wa.
2: Ẹ ṣe ń gbàdúrà.
5: Ṣé ọmọ ìyá méjì bá wọ yàrá. Wọ́n bá rẹ̀rìn jáde ẹkún ọ̀la ni o. Pé wọn bá ara ń tẹ̀lú làwọn ṣe rí gbogbo owó sùkúù nǹkan tí wọ́n sọ rẹ̀ ní ìdí ẹ̀ kí wọ́n jáwọ́ sùkúù wálé àìwọ́ ẹsẹ̀ bíta ẹ̀ṣẹ̀ england náà.
2: Ẹ ṣeun ẹ ṣeun mo ti yọ tí mo fẹ́ yọ ẹja fún ẹlòmíì láǹfààní ẹja fún ẹlòmíì láǹfààní ẹlóòta ló wà mẹ ẹja mọ lo táìmù kankan ẹlóòta ló wà mẹ. Yẹ sà orúkọ yàtí bí ẹ ti ń pè wá.
6: Orúkọ
2: tèmi ni ọ̀gá
6: tájé owó tá a wà yìí ìkọ́ tọwọ́ tẹ yálówó lè fẹ́ yálówó sukúù tẹ yálówó sanwó sukúù lè fẹ́ iṣẹ́ tí ó ṣe tẹ́tí bá kò sí ẹ lẹ́ẹ̀ni. Káàkiri tí ó sọ náà nínú àárẹ̀ sábà wá sí.
2: Ẹ ṣeun ẹ ṣeun gani sa ẹ ṣeun àmì ẹlóòta ló wà ń bẹ ẹ ṣeun Mr. Oguntayede ṣe yìí ẹlóòta ló wà ń bẹ.
7: Ẹló ẹló ẹ pé to.
2: Yẹ sàrú kọ yín sà.
7: Adéré láti Ìbàdàn ni.
2: Ọya 30 seconds.
7: Eléyìí tẹ fẹ́ dá sí nite iru oro aje Nigeria ti oro aje wa ba da tun mo yawo ka kiri gbo omo Nigeria ati gbo won ti ko alo o mi bi awon mo wa to tun bo leyin wo la o ba gbe ti ile e wa lero ojo oro aje o da o
2: oro aje o da e seun elo ola ri ele ri elo ta lo wa nbe
8: elo sir
2: yes aruko yan te n pe sir
8: e ko le wa de lo n pe le sir lan dublin mo tin pe
2: e ka bo sir lati dublin elo hello. Hello.
8: Hello sir.
2: Yes sir. Emo wa pelu yen so le.
8: Yeah. Ibo na mo pe ni se bi awon olori elesi na ni ijoba nko kale ti an ramu yen lo aji. Se n pe se ba kan lan ja si pawo se ba won pe ka fun count to se ni last time pokere. Se ara bi te kolomi tin ba je na ko yen ni. Ti lo kan so pelu mo tuto ti mo sa lati so. Ti lo tawo Jesu gbe nba yen. Do not say call of mortal self something to the call of mortal self call of
2: hello Uri Uri Jacob hello talo ambe
9: hello
2: yes aru ko ya te tin pe wa sir
9: da re lo ko lati logun eru
2: lati ko sir o ya 30 seconds sir
9: aha e be o se ri o be ko kan ni o ile de eh awon ba meji te pe yen baba to po so o ye se ba di pon jo mi ba se won ba ti so won en ni o so ro
2: ema condemn awon guest mi mo ti note nte so so o ye dasi nkan ta so sa e seun gan sa mo si mo riri yin e seun gan ni sa oluwa sa
9: hello
2: ta lo wa nbe
9: olowo idowo ogo ekan to mo latare do kologo
2: o ya 30 seconds o ti ri a je pe a mu ipe kankan mo nu okay ojo ti lo a mu ipe oya eja kan mu eyo kan ka kan mu eyo kan ka fi kadi ipe le mo fe bere eyo kan lo yes sir ruko yin sir
9: ambale asisi lati orilede America
2: e ku leda asiko yin sir
9: seri maslasi church charity lo e ko je la America charity ni won ẹni tí ọba aróje jẹ lámẹríkà ẹ wọn á sẹ́ni ẹsì chọọchì náà mọ́ṣáláṣí kọ́ lọ gbóúnjẹ kóúnjẹ tí bá ń jẹ nílé ó ti ṣẹlẹ̀ sí mi gan rí ìgbà tí mo lọ gbé kìnín ọ̀dọ̀ àwọn ọmọ mi wọn wá ní tábí bá nídìí oúnjẹ sí o a lè lọ sí chọọchì a lè lọ sí ibi báyìí gbà tá a máa débi kí ẹran àchọọchì tilẹ̀ jẹ wọn lóògùn mọ́tò fún mi tó kún tí mo gbà láyé lẹ́nu èdè bẹ́ẹ̀ mọ́ nígbà pé mo wẹ̀ ló jẹ méjì jẹ nílé tó yẹ pé ìyẹn gan-an nígbà tó fi mo rúta padà so charity home lọ́yẹ kí mọ́ṣáláṣí àti chọ́ọ̀chì ọ̀jẹ́ àwọlábí ń ṣe business nàìjíríà pẹ́ pọ́ àwọn ọ̀gánẹ́ṣẹ́ bá ń ràn lọ́wọ́ bí ẹ ṣe nílò tọ́ lọ́kà yẹ pé kò lè yí ara lù bẹ́ẹ̀ kò sí ní ẹ̀fẹ́ sọ fún àfẹ́ tí bá ń wà ló lè yé
2: ẹ seun wọn bá wa yànnàná láàrin yẹn a ní láǹfààní àti gbé ìpè kankan mọ ṣùgbọ́n tí mo fẹ́ bèrè ẹjẹ́ ń ti ọ̀rọ̀ yìí sí ọ̀nàrẹ́bù ọmọlàjà láàrin 30 seconds gómìnà Ṣèyí Mákindé ìpínlẹ̀ Ọ̀yọ́ nínú àwọn ètò tí ẹgbẹ́ òṣèlú APM ṣe wọ́n ní ìjọba eléyìí ti ń bẹ lóde lábẹ́ ìṣàkóso All Progressives Congress wọ́n ní àti ìlànà ààrẹ Bọ́lá Ahmed Tinubu pé àwọn pọ́lísì tí wọ́n gbé jáde pátá pé bí wọ́n tiẹ̀ ṣe ń yọ ogun ẹ̀gbogagbogagbogá pé ó ti ba nǹkan jẹ́gìnà mọ́ ọmọ Nàìjíríà la ó fẹ́ papọ̀ mọ́rọ̀ tí àwọn bíṣọ́ọ̀pù sọ response yín láàrin 30 seconds.
10: Kò yé ọ̀nàrẹ́bù kò yé Nàìjíríà Ṣèyí Mákindé torí òṣèlú òye
2: olùdí gómìnà
10: ọrọ̀ ajé gan òye wọn àwọn gan dẹbàrí títì tán ṣe káàkiri ẹ kànú Ọ̀yọ́ state òun náà ni ó fi fà á táwọn náà tàbí ìgbà tí fcc àti ìgbà tí fcc ti ń lé wọn káàkiri àti first time tẹ́ ti ń gbé lọ sílé ẹjọ́ àwọn gangan wọ́n ṣe political party ṣe báwọn náà náà dorí ẹ̀ kodò kan tó wà mọ̀ sọ nípa policy ẹni tí ò lè ṣe political party dáadáa ni ó sọ̀rọ̀ pa policy so ọ̀rọ̀ táwọn sọ yẹn ọ̀rọ̀ àsọjẹ náà máa ń sọ wọ́n ní kíní òsì kí ló mú wa nígbà kan náà covid òsì wọ́n sì ní covid dáwọn bá ṣe lọ́wọ́ jù náà máa ń lọ
2: ẹ̀yìn. ẹ seun ẹjẹ ń so lẹ́nu báwọn ó tán lẹ́nu okùnkùn títí ọjọ́ mẹ́jọ eléyìí tí a tún mọ̀ láǹfààní láti pàdé lórí ètò ẹ̀ lálọ́rọ̀ àwọn tá a ti ń bá fọ̀rọ̀ jomitoro látòrọ̀ àwọn láti rí ọ̀nàrẹ́bù ọmọlàjà ẹ̀ṣin tá a pè ní tẹ̀ jẹ́wà bákan náà ọ̀nàrẹ́bù saheed ọ̀làmìlẹ́kan giwa àwọn náà ajo wa ninu ile agbara ni sun ta pe yin te je wa titi ojo mejo ohun ti atumo lanfani ati pade lo ko loga loga ni kan ni latori oga wa tun di omo lawo kene tu gije ke bugin lo tu eto ademola asisi asiso baba lo ni la loje ke mo lanfani ati gbe wa eyin engineer komo to nti olanrewaju alademomi ayan fe ledumare ajo wa ninu ile agbara ni role toni ni abidemi lo ko temi o akande lo ko baba to bi mi lo mo ragba bi o ba se loro baba ko ti a mo se lojo ale nigeria oni daru aye ni kokan wa nu ni daru odijo mejo
11: Lagilu FM 96.7
12: La Lagilu FM Jagaba Gogo Radio

kan oyin na re emi nikan ki ma wa loje eto

Mama, you pay. See, my little, my kere, you're so damn bad.

0: me quito, pero te voy a hacer violencia.
1: ¡Hola! ¡Hola! ¿Qué?

0: bàbá akọrin látàárọ ni o ti sú mi igbó gan la lọ bolẹ mú mi lọ.
1: Arákùnrin fọkànbalẹ̀ ọ̀nà àti ìlà rẹ ni mo fẹ́ fi hàn ẹ́. Ó yà wò ó ó ń rè.
0: Takashi pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà N500 lórí Splash 105.5 FM pẹ̀lú kóòdù ẹ̀ *347*1004*#. Lórí Lágelú 96.7 FM *347*1004*2#. Tàbí lójú òpó wẹ́bsáìtì www.kashia.ng.
2: Bọ̀dájídé bọ̀dájídé, kí ló ṣẹlẹ̀? Kí lẹ̀ ń sọ lójú oorun yìí? Ṣé ń làlá ni? Àbẹ́ ń ṣìrànràn.
0: Mo ṣẹ̀ṣẹ̀ jí ni, ó dàbí ẹni wípé àlá ni. Kódà àlá tó dára ni. Mo ríra mi gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn tó gba owó lọ́dọ̀ Káṣíẹ̀. Mú àlá ọjọ́ pípẹ́ rẹ wá sí ìmúṣẹ pẹ̀lú Káṣíẹ̀. Ìwọ náà lè jẹ olúborí nínú oṣù kẹjọ yìí. Má ṣe jẹ́ kí àǹfààní ìkókọjá rẹ o. Jẹ́ kí oṣù kẹjọ yìí jẹ́ oṣù ìkórè lọ́pọ̀ yanturu fún ọ pẹ̀lú Káṣíẹ̀. Bó ti ń jẹ owó ojoojúmọ́, bẹ́ẹ̀ ló máa gbẹnu sọ́wọ́ Cashpoint ọ̀sọ̀ọ̀sẹ̀ láìkùnà. Àjọ tó ń rí sí tẹ́tẹ́ oríire nípínlẹ̀ Ọ̀yọ́ ló fòǹtẹ̀lú Káṣíẹ̀. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kó.

0: ìwà ìjẹ̀gbádùn lágbóṣá gbogbo lẹ́jọ́ nù.
1: Ó wà bẹ́ẹ̀.
2: Ó jẹ́ sílé gbọ̀ngàn ọmọ sórí. Máa fi ṣe àpamọ́.
0: Ètò tó ń múlò dùn lórí ńlágelu 96.7 FM túnbọ̀ nù ara yọ lẹ́kọ̀tún ní gbogbo ọjọ́ Friday láago kan ọ̀sán. Pẹ̀lú Kọ́láwọlé Adéníyì, Kọ́ládex International ni yóò máa gbé wa kiri lágbóṣágbó. Abala àkọ́kọ́ labala ó wà ń bẹ̀. Tá a ti máa sọ̀rọ̀ lórí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lágbo àníyá. Abala ìkejì labala pẹ́pẹ́dẹ̀. Abala tó máa sọ nípa onírúurú ọ̀ṣọ́ tá a lè máa jù tá a lè máa tẹ́ lágbo ó wà ń bẹ̀. Abala kẹta ẹ̀wẹ̀wẹ̀ ni abala ẹ̀ ọ́dà. Níbẹ̀ lẹ́tí máa béèrè onírúurú oúnjẹ tẹ́ nífẹ̀ẹ́ sí tẹ́fẹ́ jẹ ní patí. Ẹ pàdé Kọ́láwọlé Adéníyì, Kọ́ládex International lọ́jọ́ Friday ọ̀sẹ̀ yìí láago kan ọ̀sán. Ó máa ta lẹ́nu bíi noodles 100.
3: I won't believe what happened yesterday.
4: Seriously. And good morning to you too.
3: Sorry, I forgot. Tea before tea.
4: All right then, spill.
5: With Lipton tea, warmth does more than fill a cup. It brings people closer. Lipton tea is for togetherness.

0: tọmọ tẹmí mímọ arúgbó ọjọ gbù ọ níjà olórí ogun tó ní ẹmí mímọ bíwó ògo ní fọlọ lókè ọrùn ní oṣù kẹjọ tó ń ṣe oṣù suọmẹsì lọrí àánú tó ṣọwọn gbà ògo ní fọlọ lókè ọrùn jésù olúwàgbà ní abẹ àkóso bó ti kò rí orúkọ mi ní wòlíì àti ajínrere sam olú alọ tí gbogbo ẹ̀yin ọ̀dọ́ mọ̀ sí adamimogo so ẹja lọ sínú ọ̀rọ̀ ọlọ́run náà kí a tó máa sọ̀rọ̀ lórí bí àwọn ètò àti àlàkalẹ̀ rẹ̀ bí o ti rí ẹja lọ sínú bíbélì ẹja lọ sínú ìwé isaiah 55 verse 3 ẹja gbọ́n tọ́rọ olúwa wí
1: ẹ tẹ́tí lélẹ̀
0: ẹ wá sí ọ̀dọ̀ mi ẹ gbọ́
1: ọkàn yín yóò sì yé
0: bẹ́ẹ̀ bá gbàgbọ́ tí ẹ wá sí ọ̀dọ̀ ọlọ́run bíbélì wí pé ọkàn yín yóò yé àìsíwájú yes
1: èmi ó sì bá yín dá má jẹ̀mú ẹ̀ níbẹ̀kún
0: mo fẹ́ bá yín dá má jẹ̀mú àánú tí kò ní ìpẹ̀kun yes
1: àánú
0: dáfídì tí ó dájú ibi tí ẹ ṣe ọ̀rọ̀ yìí gangan tó ti jáde nìyẹn olúwa wípé ẹ wá sí ọ̀dọ̀ mi tí ẹ bá gbọ́ tí ẹ dẹ̀ gbàgbọ́ tí ẹ wá síbẹ̀ olúwa wípé òun yóò bá yín dá má jẹ̀mú àánú dáfídì kìí tí ó dájú nǹkan mẹ́ta lọ́rọ̀ mọ́ ọ̀rọ̀ yìí àkọ́kọ́ òun ni gbólóhùn àánú ìkejì òun ni tí ó dájú ìkẹta ni dáfídì now tí a bá wá ní ká sọ̀rọ̀ lórí mẹ́tẹ̀ẹ̀ta ìkẹta ẹni pé ìkíní àánú ìkejì tí ó dájú tí a ṣe fún ẹnìkan tí ó wá extend sórí ọmọ rẹ̀ now irú àwọn wo ló nílò àánú nínú ayé kò sí ẹni tí ò nílò àánú àánú kò sí ní ta lè fi àánú wé àánú ó lágbára débi wípé kò ní í ṣe pẹ̀lú ìdílé rẹ kò ní í ṣe pẹ̀lú ẹ̀sìn kò ní í ṣe pẹ̀lú àṣà bíbélì wípé èmi yóò sàánú fún ẹni tí èmi yóò sàánú fún now irú àwọn wo ni ò lè ráànú gbà àti irú àwọn wo ló lè ráànú gbà ẹgbọ́ kò sẹ́ni tí ń jọ ìjìnìyàn fún àánú irú ibi tó bá gbójú sí gan ni àánú kì í ti ń jáde ibi tí ènìyàn bá fọkàn sí ibẹ̀ gan ni àánú ibẹ̀ ló ti máa ń wá olúwa wá wípé ẹ̀yin tí ayé yín bá wá ń pòǹgbẹ fún àánú ẹ wá sí ọ̀dọ̀ mi máa fi àánú dáfídì tí ó dájú àfi bá yín dá má jẹ̀mú irú ẹ̀yin wo lẹ nílò fún àánú lónìí nọmba wán ó ti gbàwẹ̀ ó ti gbàdúà ó ti káàkiri ó dàbí pé kò sọ́nà àbáyọ àánú ló sọnù nínú ayé rẹ̀ ǹjẹ́ mọ̀ wípé tó o bá lógo tí o bá sí àánú bẹ̀ wà á máa ṣiṣẹ́ lásán o ní ọgbọ́n ọgbọ́n tó o gbọ́ tí o bá sí àánú bẹ̀ wà á fè àmọ̀ràn tó bá lè fún ọ tó bá ní èrò láti mọ fúnni lámọ̀ràn tí ò bá sí àánú bẹ̀ olùfẹ́ wà á máa gbé ayé àmọ̀ràn rẹ yẹn àwọn èèyàn máa yọ lò ṣùgbọ́n kò ní mú èso rere kankan kò ní mú jáde fún ọ irú ẹ̀yin wo lẹ nílò àánú one ẹ̀yin tí retí yín ti pin lórí àti ní ọmọ dáfídì pé olúwa ṣàánú fún mi gẹ́gẹ́ bí ìrò inú rẹ pé kólúwa kó ṣàánú fún now number two anna ti wà nínú ìbànújẹ́ ní ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ àti ọ̀pọ̀lọpọ̀ ọdún bíi pé olúwa sì ní inú ṣùgbọ́n anna lọ sí sílò ó gbàdúà sí olúwa abáyé rẹ̀ dá má jẹ̀mú àánú ẹni tí ò ní tẹ́lẹ̀ ó padà ní mẹ́fà ẹni tá à ń fojú àgàn mú tẹ́lẹ̀ mi ò mọ ibi tíwọ náà ti dé tí retí rẹ ti pin o nílò pé kó ìwọ náà kó kàn tọ́ jésù yìí kó o tọwò kó rí pé rere ni olúwa ẹ jẹ́ ká lọ sínú bíbélì yẹn ká lọ sínú isaiah 48 verse 17 and 18 yes.
1: Báyìí ni
0: Olúwa wí.
1: Olùràpadà rẹ. Ẹni mímọ Israẹli. Èmi ni Olúwa Ọlọ́run rẹ. Tí ó kọ́ ọ fún èrè.
0: Èmi tí mo kọ́ ẹ fún èrè.
1: Ẹni tí ó tọ́ ọ ní ọ̀nà tí ìwọ
0: ìbá máa lọ.
1: Ìbá ṣe pé ìwọ fi etí sí òfin mi.
0: Tó o bá fi etí sí òfin mi.
1: Ìgbà náà ni àlàáfíà rẹ ìbá dàbí odò.
0: Ìgbà yẹn ni àlàáfíà rẹ ìbá dàbí odò.
1: Àti òdodo rẹ. Bí ìgbì omi òkun.
0: Ẹgbọ́n ẹ̀yin ènìyàn káàkiri gbogbo Nàìjíríà níbi tí ẹ ti gbọ́ mi tàbí lókè òkun. Olúwa pa á ní àṣẹṣẹ pé kí a wá sí ọ̀dọ̀ òun láti wá gbàdúà. Pàtàkì jùlọ ẹ̀yin oníṣẹ́ ọwọ́ ẹ̀yin oníṣòwò ẹ̀yin tí ẹ jẹ́ businessman businesswoman ẹ̀yin tí ẹ jẹ́ olùdásílẹ̀ ilé iṣẹ́ ti ara yín àti ẹ̀yin oníṣòwò pé kí ẹ wá kí ẹ fi ọ̀nà yín lé ọlọ́run lọ́wọ́ kí nìdí olúwa pé ọ̀pọ̀lọpọ̀ yín ṣiṣẹ́ kò sí èrè lórí iṣẹ́ yẹn ọ̀pọ̀lọpọ̀ yín ṣiṣẹ́ àwọn ẹlòmíràn ni wọ́n ń kó àjọ èrè iṣẹ́ yín ẹ ṣàmì àdúà gbogbo ẹ̀mí tó mú kó mọ́ ṣiṣẹ́ láì lérè ẹ̀mí yẹn gbiná lónìí ẹgbọ́ ọ̀pọ̀lọpọ̀ yín ṣiṣẹ́ bẹ́ẹ̀ ti ń ṣiṣẹ́ tó èrè ò jáde ńbẹ̀ ẹ̀ ń dààmú ṣùgbọ́n ìdààmú yín yẹn kò yọ olúwa rán mi sí yín bí wòlíì rẹ̀ ṣáà jẹ́ ká jọ pàdé kó gbàgbọ́ nínú ohun yìí ẹlòmíràn ń ṣiṣẹ́ oníṣẹ́ ẹlòmíràn carpenter ló yẹ kó ṣe ṣùgbọ́n ó wà níbi mechanic ó ṣiṣẹ́ o ṣùgbọ́n kò ní èrè ńbẹ̀ torí pé iṣẹ́ oníṣẹ́ ló ń ṣe àwọn kan wà ó yẹ kán ṣiṣẹ́ ìjọba ṣùgbọ́n ohun tí àwọn ń lé kiri ni political appointment bẹ́ẹ̀ ibi tí ọ̀nà wọn ìbá ti là láyé òun gangan ni pé kán ṣiṣẹ́ ìjọba ẹlòmíràn ìjẹ́ mọ̀ pé omi lásán ni bàtà tí ìbá jẹ́ nìyàn ńbẹ̀ kò fi lé ọlọ́run lọ́wọ́ ẹ̀yin tó jẹ́ wípé oníṣẹ́ ọwọ́ nìyín oníṣòwò nìyín ẹ̀yin kí ẹjẹ́ bíi télọ̀ mechanic ni ọ́ ni tàbí tó ṣáà ń ṣiṣẹ́ ọwọ́ kan ẹ̀yin oníṣòwò káàkiri tó yẹ pé òun ṣiṣẹ́ yẹn gbèsè ló fi ń dí òun ṣiṣẹ́ yẹn o mọ ti ń gbowó lọ lọ́wọ́ rẹ ẹlòmíràn níbi tí ogun òkùnkù ká mọ́dé ǹjẹ́ mọ̀ wípé kò mọ ohun tó ń gbowó lọ́wọ́ òun wàá wò pé mi ò raṣọ olówó ńlá mi ò jẹun jù síbẹ̀ o mọ nǹkan tó ń gbèrè iṣẹ́ rẹ ta ló ń là ní àdúrà yìí agbára tó ń gbèrè iṣẹ́ mọ́ lọ́wọ́ tí kì í jẹ́ kó lákòjọ agbára yẹn gbiná sọdà mo retí ẹnu prógámù yìí ṣé rí àwọn kan wà láyé tí ogun ò lè ṣẹ́ fún ó ní àwọn gangan tó ó gbọ́ irú ìṣòro tí wọ́n ní ṣùgbọ́n tí wọ́n kọ etí ikún sí wọ́n rí pé mo sọ fún àwọn ènìyàn ní ìlú jésù mo ní ẹgbọ́ o àwọn tí ogun ò lè ṣẹ́ fún mọ́ láyé àwọn làwọn tó ti ro ara wọn pin wípé ẹ wò kò sí nǹkan kan tó lè ṣẹlẹ̀ mọ́ mo ti gba gbogbo àdúà mo ti gbàwẹ̀ nǹkan tí mo dẹ̀ ṣiṣẹ́ lórí kò rí bẹ́ẹ̀ irú àwọn yẹn ó máa ṣòro kí ogun kí ó tó lè ṣẹ́ fún wọn ibi tó bá ti wà tó bá ti ń gbọ́ message nínú church tí kì í ṣe pé o sọ̀rọ̀ ayé rẹ fún pásọ yẹn tàbí wòlíì yẹn tó ń sọ bíi pé ìwọ là ń bá sọ̀rọ̀ ní àkókò yẹn ọlọ́run ó ràn sí ọ ṣùgbọ́n nígbà tó rí pé ẹ̀yin ènìyàn ẹ máa ń yí òun yẹn kúrò níbẹ̀ ó mú kí ọ̀pọ̀lọpọ̀ pẹ́ nínú ìṣòro ó mú kí ọ̀pọ̀lọpọ̀ pẹ́ nínú ogun aran mi sí ọ lónìí náà ni tó bá ń bọ̀ ní ọjọ́ friday ọ̀sẹ̀ yìí tó ń bọ̀ ní ọjọ́ friday ọ̀sẹ̀ yìí ní adámimógo jesus city mú irinṣẹ́ ọwọ́ rẹ mú dání wá síbẹ̀ irinṣẹ́ ọwọ́ rẹ mú dání wá síbẹ̀ yín tó ń ta tó symbolize ọjà rẹ tàbí company rẹ mú wá síbẹ̀ bó ti wù ká pọ̀ tó aran mi pé ká anoint gbogbo irinṣẹ́ yín ní ọjọ́ friday ọ̀sẹ̀ yìí à anoint ẹsẹ̀ gbogbo àwọn ènìyàn tó jẹ́ pé ibi tó bá lọ sí tẹ́lẹ̀ ìjákulẹ̀ ló ń bá pàdé má gbàgbé o lè wọ mọ́tò kó mọ́ padà fẹsẹ̀ rìn ìyẹn ni pé wàá fọ àwọn gbé mọ́tò wọnú ọ́fíìsì ẹsẹ̀ náà ló fi wọnú ibi bẹ́ẹ̀ à á ṣe anointing tá a máa anoint ẹsẹ̀ rẹ ní ọjọ́ friday ìdí nìyẹn tó fi gbúdọ̀ tètè débẹ̀ ní ọjọ́ friday o lè débẹ̀ ní alẹ́ thursday ọ̀sẹ̀ yìí o dẹ̀ lè débẹ̀ láàárọ̀ friday o lè débẹ̀ lọ́sàn-án friday saturday and sunday aago mẹ́fà ìdájí ku ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ni prógámù máa bẹ̀rẹ̀ láàárọ̀ friday títí di bí aago méjìlá ní ọ̀sán ní ti abala àkọ́kọ́ lẹ́yìn rẹ̀ máa bẹ̀rẹ̀ one-on-one counseling lẹ́yìn rẹ̀ a tún máa gbé program láti aago mẹ́rin sí aago mẹ́fà ní ìrọ̀lẹ́ tàbí sí aago méje tó bá tún di ẹ̀yìn rẹ̀ mo tún bẹ̀rẹ̀ sí rí àwọn ènìyàn fún counseling yẹn tó bá tún á di aago mẹ́wàá ní àṣálẹ́ a wà tún bẹ̀rẹ̀ ìsọjí alágbára ìṣòro ìbẹ̀wò ńlá ibẹ̀ láti máa gbàdúrà lórí irinṣẹ́ ọwọ́ rẹ so tó bá ti dé láàárọ̀ friday ọ̀sẹ̀ yìí gbìyànjú ní alẹ́ friday yìí gangan kò gbìyànjú kó wà ńbẹ̀ àti ní alẹ́ saturday yìí gangan kò gbìyànjú kó wà ńbẹ̀ a wà ṣe sunday service níbẹ̀ mara tába ti ń parí bóyá bí aago mọ́kànlá láàárọ̀ sunday oníkálukú ti tún padà sílé now gbogbo ọjọ́ friday ló wá kù ni mọ́tò wa máa ń wà níbi tá à ń gbé mọ́tò sí so kọ àwọn àdírẹ́sì mọ́tò yìí kọ sílẹ̀ níbi tí mọ́tò wa tó máa wà number one plot A Ọbáfẹ́mi Awolowowe ní testing grand bus stop ní agidigbi ìkẹjà ní ìlú Èkó mọ́tò bọ́ọ̀sì ìjọ́ọ̀ṣì wa àti àwọn mọ́tò ńláńlá kan máa wà ńbẹ̀ plot A Ọbáfẹ́mi Awolowowe testing grand bus stop ní agidigbi ìkẹjà bọ́ọ̀sì máa wà ńbẹ̀ ìwọ tó bá lówó mọ́tò dé ibi bẹ̀yẹn number two ní ìyànà pájà ní Èkó ní under bridge yẹn mọ́tò máa wà ńbẹ̀ á ti wà ńbẹ̀ láti bí 5:30 ni mọ́tò ti máa wà ńbẹ̀ so nínú mọ́tò kankan ó ní iye èèyàn tí a máa ń fún ní oore ọ̀fẹ́ slot fún counseling níbẹ̀ bákan náà ní Ìkòròdú ní ìlú Èkó Ìkòròdú garage yẹn bọ́ọ̀sì wa tó máa ń gbé àwọn èèyàn ó máa ń wà ńbẹ̀ náà bákan náà ní ìlú Abẹ́òkúta bọ́ọ̀sì máa ń wà ní ọ̀nà òkè mọ́sàn lẹ́yìn conference hotel tó wà ní àárín méjì civil defence and lions club ní CAC Adamimogo tí ó wà ńbẹ̀ gbìyànjú láti lè dé ibi ibẹ̀ yẹn ní ìlú Adó-Èkìtì mọ́tò máa ń wà níbi church wa CAC Adamimogo tó wà ní opposite NNPC mega station yẹn mọ́tò wà ńbẹ̀ bákan náà church wa tó wà ní ìlú Àkúrẹ́ ní Sàgárí village ní after old orange fm ẹyọ ní ibi ibẹ̀ yẹn mọ́tò náà ó máa wà ńbẹ̀ lórúkọ jésù olúwa yóò dára fún ọ ibi tí ìpàdé àdúrà ìpín wáyé òun náà ni Adamimogo Jesus City tó wà ní Ìbẹ̀jù Lẹ́kí Ẹ̀pẹ́ Expressway Ìbẹ̀jù Lẹ́kí Ẹ̀pẹ́ Expressway ní Ìlàmìjà kó tó dé Alárọ̀ City ibẹ̀ gangan ni Adamimogo Jesus City wà gbàgbọ́ kó mú ìgbàgbọ́ rẹ̀ dání láti wá pàdé Ọlọ́run ní ọ̀sẹ̀ yìí gangan pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí láti lè dé Adamimogo ogo Jesus City boya address yen ko ye oto tabo ni awon kankan to fe bere nibe
2: 07036739432 07036739432 tabi 081329429 081329429
0: tabi ma lo sori Facebook wa bayi Professor Sam Olu Alo ni ori Facebook ni ori YouTube Professor Sam Olu Alo JP lori YouTube Jesus City TV lori YouTube Jesus City TV lori Facebook at Jesus City TV lori TikTok tabi ko wo lori gbogbo awon apps wa gbogbo loruko Jesu Oluwa yo dara fun yin e o de ri anu lagba mo ni e o ri anu gba lo gbianju yoju sinu ipade adura yi o tin lebo ati se Friday kan Saturday Sunday so wa ri ti eleyi mo mi se e ri ogoro awon olorin emi to ma wa nbe gbogbo ibi to tin ba jakule pade ibi to tin ba inira pade loni emi mi mo jade si o mo pase owo ko gbe oguro sinu aye e owo yen gbinna so ibi ti ise re ti subu arugo ojo gbe ise yen dide emi alata ko niwaju emi yen gbinna son e ti riru awon isori eniyan ti mo ni mo reti ninu program yi eyin oloselu akoko ti yin mo tun leleyi won ti nfun awon eyan ni appointment bayi anu lo le se o kin se ogbon re awon alagbara nsubu o injade nsege wa fi oro re si waju olorun ni adami mo goji society ni Friday Saturday and Sunday ni ose yi ko de wa furi iranse olorun lati wa gba itoni lodo olorun nipase awon woli re ori re o ni gbagbode Nigeria o de ma ri anuba titi bi ojo Friday Saturday Sunday ose yi ti ma ri o ori re o ni sunu agbara ife tin ninu oluwa ole ati ajin re sam oluwa lo thank you god bless
3: o ti bere o lo lowo ise ami ati ise iyanu ni Jesus City olorun oju ba lo ti dabira
4: o ise iyanu ti Jesus se lere fun ole sam oluwa lo baba adu gbogbo lati se ni Jesus City lodun yi pelu re ajo awu agbadu olodun yen sure mercy of baby anu to daju ti da video se yi lo bere pelu anu Jesus oluwa wa fe gba gbogbo eyan lo wa laji ni ogun egun di le ti o jadu awon gba ojo Friday Saturday ati Sunday oga sabe fanuru na pa
5: Lagelu FM, Jagaba Gogo Radio, Maro Wancho.
6: Only those who have been led can lead, unless you are first a student, to become a teacher.

0: 7.
1: Bíbélì ọ̀rọ̀ mímọ́.
2: Ọ̀rọ̀ Ọlọ́run wípé bí ẹ̀yin bá gbàgbọ́, ẹ̀yin yóò rí òkú Ọlọ́run. Bọ́rọ̀ bá bùṣe gàdà tó bùṣe gèdè, tẹni ṣiṣẹ́ rí ti tẹ̀lérí tí ẹ̀gbọ́n jẹ́sà fún àbúrò rẹ̀. Àdìtú lọ̀rọ̀ yìí, ètò kan pàtàkì lórí ìkànnì Lágẹ̀lú 96.7 FM fẹ́lẹ̀ lẹ́bàdàn ni ó jẹ́ pàkíyèsí rẹ sí o. Àkókò ìsíníye, àkókò ìsíníye lápètò ọ̀hún, èyí ti máa wáyé ní gbogbo ọjọ́bọ̀ Tọ́sídẹ̀ẹ́ lọ́sọ̀ọ̀sẹ̀ báago méje ìrọ̀lẹ́ 7 PM bá ti lù. N lè tọ́ tí máa dé tí etí gbọ́ onípojúpo ènìyàn fún wọn ní ìsíníye tó lápẹja. Ǹjẹ́ gbogbo ẹ̀yin ọkàn tó ti ń tò pé nípa ọ̀rọ̀ Ọlọ́run, ẹ̀dá tí ọmọ bí ogun ti dà tó ti wá ru ara rẹ̀ pin àgàgà, ẹni ó ń gbàdúrà títí tó wá rò wípé àdúrà ń gbà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìròyìn ayọ̀ bẹ̀ ni wípé ìsíníye ló kan. Bàbá wa nínú Olúwa, Apostle Olúmọ̀mí Awoyọ̀mí, olùdásílẹ̀ ilé ìjọsìn Winning Souls for Christ Bible Church, number 9 Lane 3 Zionist Estate, lẹ́yìn Angkor Mall, New Garage Apata Expressway, Ìbàdàn. Ní ẹ máa gbàdé lórí ìkànnì Lágẹ̀lú 96.7 FM ní gbogbo ọjọ́bọ̀ Tọ́sídẹ̀ẹ́ lọ́sọ̀ọ̀sẹ̀ pẹ̀lú atọ́kùn ètò alàgbà Bádéojú Adé. Àkókò ìsíníye, gbogbo èèyàn pátá lètò ọ̀hún kan.
3: A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run Ọba nítorí pé Ọlọ́run ń fún wa ṣe, a sì mọ̀ bẹ́ẹ̀. Ìdí rẹ̀ náà tí a fi ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nígbà gbogbo. Ẹni tí Olúwa bá ń ràn lọ́wọ́, tí ó ń tẹ̀lé nígbà gbogbo, tí ó ń gbé ní orí sókè, àti pàápàá tó jẹ́ pé iṣẹ́ ìránṣẹ́ rẹ̀ bí ṣe ń tẹ̀ síwájú, Ọlọ́run ń gbé ga, ó sì ń tẹ̀ síwájú. Bí irú ẹni bẹ́ẹ̀ bá ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ni kò bá ní àléébù nínú. Ǹjẹ́ lónìí a tún dúpẹ́ lọ́wọ́ yín bàbá, nítorí pé ẹ fún wa láàyè, ẹ fààyè gbà wá ní orí rédíò Lágẹ̀lú 96.7 òkè gajòkè, tí òkè ètò yìí tí ó fi ń ga ju òkè lọ. Ògo ni fún Jésù lókè
4: ọ̀run.
3: A tún ti dé lónìí o lórí àkókò ìsíníye. Gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe fìran bàbá Wòlíì àti Àpọ́sù Olúbọ̀mí Awoyọ̀mí, a tún ti bẹ̀rẹ̀ lónìí. Bàbá ẹ káàbọ̀ sí orí ètò yìí lónìí.
5: Ẹ káàlẹ́ àtọkùn.
3: Tọ́ ẹ jẹ́ kí a gbàdúrà bàbá.
5: Ẹ jẹ́ gbàdúrà ní orúkọ Jésù.
4: Àmì.
5: Olùgbọ́pẹ́ wa.
4: Àmì.
5: Olùgbà ẹ̀yìn wa.
4: Àmì.
5: Gbogbo àwọn ẹ̀ṣẹ̀ wa nínú ọ̀rọ̀ àti èrò àti ṣe wa, Olúwa dáríjì wa.
4: Àmì.
5: Ẹ jẹ́ Jésù Olúwa dà sórí wa.
4: Àmì.
5: A ti dé ní àṣálẹ̀, Olúwa darapọ̀ mọ́
4: wa. Àmì.
5: Ohun tá a sọ, Olúwa darapọ̀ mọ́.
4: Àmì.
5: Olúwa fi yé àwọn ènìyàn.
4: Àmì.
5: Ilé iṣẹ́ ẹ̀kọ́ máa tẹ̀síwájú.
4: Àmì.
5: Àwọn òṣìṣẹ́ bí náà kan máa ṣe rere
4: wọn. Àmì.
5: Àwọn tó wà lórí àkété àìsàn, Olúwa gbé wọn dìde.
4: Àmì.
5: Ọlọ́run ẹ̀mí mímọ́, Olúwa mú wọn lára dá.
4: Àmì.
5: Àwọn tó ń bẹ nínú ìnira, Olúwa tù wọn lára.
4: Àmì.
5: À ń gbọ́ wẹ́ ètò, Olúwa súre fún wọn.
4: Àmì.
5: Olúwa bùkún fún wọn.
4: Àmì.
5: Kó o tì wọ́n lẹ́yìn.
4: Àmì.
5: Mo ò ní di aláìní.
4: Àmì.
5: Àwọn tó wà ní Olúwa sànú fún wọn.
4: Àmì.
5: Ẹ̀mí mímọ́ tì wá lẹ́yìn.
4: Àmì.
5: Mo ní forúkọ Olúwa.
4: Hallelujah.
5: Lórúkọ Jésù Olúwa wa.
4: Àmì. Àmì. Àmì ní orúkọ Jésù Kristi.
3: Tọ́ kí ni àkòrí tò ní bàbá?
5: Àkòrí tí a sọ pé sọ igi di rere, èso rẹ̀ ó sì di rere.
3: Sọ igi.
5: Sọ igi di rere, èso rẹ̀ ó sì di rere.
3: Èso rẹ̀ yóò sì di rere.
5: Bẹ́ẹ̀ni, sọ igi di rere, èso rẹ̀ ó sì di rere. Bita Afrika náà ni Matthew orí kejìlá ẹsẹ̀ 33. Matthew orí kejìlá ẹsẹ̀ kẹtàléní ọgbà 33.
4: Sọ igi di rere.
5: Àkòrí nu, sọ igi di rere.
4: Èso rẹ̀ a sì di rere.
5: Èso rẹ̀ ó sì di rere.
4: Tàbí sọ igi di búburú.
5: Tàbí sọ igi di búburú.
4: Èso rẹ̀ a sì di búburú.
5: Èso rẹ̀ ó sì di búburú.
4: Nítorí nípa èso.
5: Torí pé nípa èso tí.
4: La fi mọ igi.
5: Nípa èso tí igi bá so, la fi mọ igi bá igi tó dáa dàbí igi tí ò dáa. Tó bá so èso tó dáa, igi tó dáa ni. Tó bá so èso búburú, igi tó burú náà ni. Sọ igi di rere, èso rẹ̀ ó sì di rere. Sọ igi di rere. Igi tá à ń sọ ń bì kìí pé a fẹ́ lọ nú àgíríkì rárá. Kì í ṣe igi tí inú gbé là ń sọ̀rọ̀ parẹ̀. Ayé wa ló dó gẹ́gẹ́ bí igi tá a fẹ́ kì í sí ní àṣálẹ̀ bẹ́ẹ̀ ni. Ayé mi àti ẹ̀tọ́ mi gbóhùn mi lálẹ́ yìí ló dó gẹ́gẹ́ bí igi tí a fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ pé sọ igi di rere, èso rẹ̀ ó sì di rere o. Sọ ayé mi àti ẹni igi tá à ń sọ ní àṣálẹ̀ yẹn pé ká sọ ayé wa di rere.
3: Sọ ayé mi di rere.
5: Pé ayé wa náà ó sì di rere. Yóò sì di rere. Sọ lẹ́ẹ̀kan sí gítà ń sọ ń bì ayé mi àti ẹni la fẹ́ sọ di rere. Sọ kí wá ló máa ń fa tí igi fi máa di búburú? Kí ló máa ń fa tí igi tó dáa fi máa di búburú? Kí ló máa ń mú kí igi kó burú tí í ṣe ayé wa? Sọ àkàrà wa máa kéṣi díẹ̀ díẹ̀ torí ogun díẹ̀ ṣùgbọ́n bí a bá lè sọ dé lónìí. À á gbìyànjú àti parí ẹ̀ láì gbà ọkọ̀. Tá a bá lè parí ẹ̀ ǹjọ́ mẹ́jọ, a tẹ̀síwájú. Ṣùgbọ́n mo gbìyànjú pé ká lè parí ẹ̀ lónìí torí mi tún bọ̀ ǹjọ́ mẹ́jọ. Lórúkọ Jésù ara àánú gbà.
4: Àmì.
5: Sọ kí ló máa ń sọ igi di búburú yẹn ti ṣayé wa? Àwọn nǹkan tó máa ń sọ igi di búburú ti ṣayé wa náà rèé. Nọmba wá, ègún. Ègún. Nọmba tú, èpè. Kágbéyàn ṣépè. Nọmba tírì, ẹsẹ̀. Nọmba fọ́, ogun ọ̀tá. Nọmba fáìf, ìdájọ́ Ọlọ́run. Nọmba sís, ìdájọ́ àwọn ẹni bí lórí èèyàn awon iya awon ni bi awon tipa gungun idato mo lori eyan ngba mi a ma so ki gojo buburu iyan aye eyan bakana afowofa na ma so bakana irugun ota irugun esu let Jesus can so far again no matter 13:25-26 nigba te eyan so ota re wa o si fun won irugun da sinu alikama re o si ba tite lo yen pe o fun ipoda sinu alikama titi e ti saye re o ba tite lo pe awon omo odo na so pe sika lo fa tuko pe e ma tuko pe e jo ka ma ta papo yen pe nigba te eyan sun sisun yen gba mi a nbo asebe pe nigba ta re we se adua pe nigba ti ajala ilera nigba ti o suwa lati gbadua irewesi yen do mi a ma tu fun ate tutu ganari na laipe na loruko Jesus ara nigba so nigba mi ogun idile ogun esu awon egbe okun kan a ma mu ki aye eyan ko di buburu yen pe kigi to je daada tetele na
3: ko wa baye
5: wa ki buru ara to Jesus olu aso na oro re ti so lohun pe gbogbo nkan to lohun da dara dara ni nbo la da ti gbe wa aye da wa ni pass awon eyan ta ka sile yi aka egun ati beba ti be e da ko mu egun na ka ki esegun na bo ti to ko ya pe egun ki wa lai ni di we we 26:2 e da do wo
4: bi eye fun isikiri
5: 26:2 aya
4: bi eye fun isikiri ati alapo dede fun fifo
5: ati alapo dede eye kan ni debe fun fifo
4: be ni egun ki yo wa lai ni di
5: be ni egun ki wa lai ni di egun ki wa lai ni di egun ki wa lai ni di ni pe nti ma fa egun opo gidiga afofa ma fa egun awon eran to ti lo saaju a ma fa egun fun ran tin bo baba ma fa egun fa mo ma re ati dile re ya na ma fa egun na fa mo eran re na baka na oko a ma fa egun na fun iyawo yawo na ma fa egun na fun oko so egun ki wa lai ni di egun ki wa lai ni di ki wa lo ma fa egun gangan e de ke so na na ti ba yiwa dada ala oko ti ma fa egun na la pe ni ese ete wa de ba la fani e lo ka ti ta ro no mi ori 27 ati se 12 to 15 asin bo aka abi ka ti ta ka ti ta ro no mi na ori 23 na e ri bi ese se ma fa egun sinu aye eyan ti kon wa so gi dada de bi buru pe aye to je ko dun kon la ran ko loyin kon la ran ni yo wa da aye to koro aye ti oda so ese a ma fa ibinu eyan gba mi la binu odi a ma fa lati ba nkan je ati soro odi sinu aye ara re orodi a ma fa afafa a ma fa epe a ma fa so nti ma fa egun niyan o ese ni number 1 ti ma fa ibinu odi ta eyan ma bi si eyan lati fi tete fi yan se pe a ma fa so bakan na en to lohun ba ran lati bo risa olohun ki te ran yan na to ba lohun bo risa to pe o de en te sin ba ko bo risa a ma fa ko wa lohun da egun atun ati ira re so e da wo lo ditaro no me ori 27 ese 12 to 15
4: awon woyi ni ki o duro lori oke gebremu
5: awon woyi ni kan duro lori oke gebremu
4: lati ma sure fun awon eyan na
5: lati ma sure fun awon eyan na
4: nigba te yin ba goke jordani
5: nbe ba goke jordani
4: simioni
5: ati lefi
4: ati juda ati sakari ati josefu ati benjamini awon woyi ni yo duro lori oke ebali lati gegun rubeni gadi ati aseri ati buluni dani ati naftali awon omo lefi yo si dahun won si wi fun gbogbo awon okun israeli li ohun rara pe egun ni fun okunrin na ti yo ya ere gbigbe tabi dida irira si oluwa ise owo onisona ti o si gbe kale ni ikoko gbogbo eniyan yo si dahun wi pe amen
5: se e ri pe n to fa egun bi fa ma se ni bi pe te ba ti se nkan ti mi ran yin eyin se le gbodo borisa wa lo borisa egun ni o je fun yo a pe olorun pe awon eya sele so na meji bi pe eyan ya bayi eyan ma sa mi si en ba ti se daada to ate loro olorun eyan ya bayi eyan ma se egun na e ma pe egun na se ma ti se nkan buko na en tu ka ma so pe ami ke ma fi si ami so fun apere afa wo be kon se ma fa ki igi daada ko ti buru afa wo be ni ka ye yan ko ba je ko si koro afa wo apere e ja wo Joshua e ja wo ro Joshua na iwe Joshua ori kefa 26 e da wo Joshua ori kefa eso 26
4: Joshua si gegun li akoko na wi pe
5: Joshua gegun la akoko na wi pe
4: egun ni fun okunrin na
5: iwaju
4: Oluwa ti yo dide
5: ni wọn tún bá ti yóò dìde.
4: Ti yóò kọ́ ìlú Jericho yìí.
5: Iye Jericho tí mo fi gégún yìí tí yẹn ni pé Jericho ta àbíwó ta àbísùbù yìí ta àwòdì rẹ̀ yìí pé ègún ni fún ọkùnrin náà tí yóò wà dìde láti tún odi ikọ́ tí yóò tún lè ṣe ègún ni fún ọ.
4: Pẹ̀lú ikú àkọ́bí rẹ̀.
5: Ẹ wá gbọ́ nǹkan tó fi lẹ̀ pé ẹ máa fẹ́ gbìyànjú àti ṣe. Ikú àkọ́bí ẹ̀ ló fi bẹ̀rẹ̀ rẹ̀.
4: Yóò fi ṣe ìpìlẹ̀ rẹ̀.
5: Yóò ṣe ìpìlẹ̀ rẹ̀.
4: Àti pẹ̀lú ikú àbíkẹ́yìn.
5: A dẹ̀ fi ikú àbíkẹ́yìn náà
4: parí. Rẹ̀ ni yóò fi gbé ilẹ̀kùn ibodè náà ró.
5: Fi ilẹ̀kùn sí. Pé gbà pé ẹ máa pẹ́ ẹ máa fẹ́ try àti ṣe pé n ta ti parun lónìí ẹ máa fẹ́ gbèrò padà tó sàní gégùn bí o ẹ máa fẹ́ gbèrò padà pé bá ti ń gbìyànjú àti ṣe àkọ́bí rẹ̀ ó fò sálẹ̀ bá ti kù díẹ̀ a ti fìlú jẹ́dí kò sí ọ́n dá igi bí burú báyìí nísinsìnyí tó ṣòro ó tún ṣe fún ẹnikẹ́ni jẹ́dí kò ìlú dáadáa ni ìlú okòwò ni ìlú tọ́fà ni tó lódi ni ìlú alágbára ìgbà tó sáà nísìnyí ó ti parun wá fi egungun ṣe èdìdí ẹ̀ ẹ wá dáwọ́ ẹnìkan tó gbìyànjú tó dá ọlọ́lá tó ní agbára láti tún jẹ́dí kò kọ́ kí lọ́ ṣẹlẹ̀ sí bí àwọn ọba kìíní orí 16:34
4: bí ọjọ́ rẹ̀ ni Haley
5: bí àwọn ọba kìíní orí 16:34 náà ni wọ́n ń kàwọn ọ̀yá.
4: Ara Bẹ́tẹ́lì.
5: Ní ọjọ́ rẹ̀ ni Haley ara Bẹ́tẹ́lì.
4: Kọ́ Jericho.
5: Ntí Jọ́sà sọ pé ká má kọ̀ pé ń bá kọ àkọ́bí rẹ̀ ó kù àbí kẹ́rin náà ní ọ̀sẹ̀ òun á dìde ní ìsagbára dé ní ìsìn.
3: Ó sì kọ́.
5: Ó wá fẹ́ kọ́ Jericho.
4: Ó fi ìpìlẹ̀ rẹ̀ lé ilẹ̀ ní Abrahamu.
5: Ó wá fi ìpìlẹ̀ rẹ̀ lé orí ẹ̀mí ọmọ rẹ̀ Abrahamu.
4: Àkọ́bí rẹ̀.
5: Bó ti ń bẹ̀rẹ̀ báyìí àkọ́bí ẹ̀ fò sálẹ̀ okú.
4: Ó sì gbé àwọn ilẹ̀kùn bóde rẹ̀ kọ́ ní Ṣégúbù àbíkẹ́yìn rẹ̀.
5: Pé bó ti ń bẹ̀rẹ̀ báyìí àkọ́bí ẹ̀ fò sálẹ̀ okú.
4: Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Olúwa.
5: Ó lè ti ń parí ẹ̀ báyìí náà àbíkẹ́yìn náà túkú náà.
3: Sí kò mọ̀ pé mú àti àti sọ pàtó kọ́ bí okú.
5: Ọgbọ́n agbára gun ni.
3: Agbára.
5: Kọ̀ọ̀kan sí pé kò ti wà ń bẹ̀ ni nǹkan mọ̀ pé nǹkan tí ó máa dà lọ fúnlẹ̀ láíláí ni.
3: Gbọ́ àkọ́bí sì ti kú.
5: A sọ pé ègún kì í wà láìnídìí. Ẹ rí pé ègún tọ́sẹ̀ níbi ìsìn Jọ́sà ló fi gùn lẹ̀.
3: Bẹ́ẹ̀ni.
5: Tẹ̀lé pé òun lọ pa kíní ẹ̀rọ túrò òun olúwa pé kò pàdé kò run. Àwọn apanu ní ìsọ̀ fi gùn lẹ̀ pé ẹ má fẹ́ gbé kí lóòrùn padà o. Àkọ́bí ẹ̀ ni ó fi bẹ̀rẹ̀ rẹ̀.
3: Òun sì bẹ̀rẹ̀ àkọ́bí rẹ̀ sì kú.
5: Sẹ́yìn pé lóòótọ́
3: tẹ̀síwájú.
5: Lóòótọ́ ọyẹ kọ́ bọ́ tán kó sì gbọ́ àròbá gẹ́gẹ́ bí àti mọ́sán yorùbá. Ṣùgbọ́n kọ̀ọ̀kan sí tiẹ̀ agbára ti dé láti ṣe àtúnṣe nǹkan kan yẹn. Tó fi lọ di pé ó bẹ̀rẹ̀ tiẹ̀ bí ti ń bẹ̀rẹ̀ àkọ́bí ẹ̀ fò sálẹ̀ okú. Bí ti ń parí ẹ̀ báyìí bóun pé kò parí ẹ̀ náà o ò fẹ́ filẹ̀kùn sí àbí kẹ́rin náà sí kúná. Ẹ rí pé ègún tún sá òkú lórí Jericho. Ègún tún sá òkú lórí Jericho. Ṣùgbọ́n bẹ́ẹ̀ tí gbòmí ní àṣálẹ̀ Ọlọ́run á lu wòlíì kan láti mú ègún yẹn kú o. Ẹ dájọ́ wo wá àwọn ọba kejì orí kejì ẹsẹ̀ 19:22. Àwọn ọba kejì orí kejì ẹsẹ̀ 19:22.
4: Àwọn ọkùnrin ìlú náà sì wí fún Elisa pé.
5: Àwọn ọkùnrin ìlú náà sọ fún Elisa pé.
4: Kíyèsí.
5: Kíyèsí.
4: Ìtẹ̀dọ́ ìlú yìí dára.
5: Ìlú Jericho yìí o ìtẹ̀dọ́ rẹ̀ dá o.
4: Bí olúwa mi ti rí.
5: Bẹ́ẹ̀ náà ti rí pé ìlú yìí fa ìgidi gan ó sì dá.
4: Ṣùgbọ́n omi burú.
5: Ṣùgbọ́n omi burú o.
4: Ilẹ̀ sì sá.
5: Ilẹ̀ sì sá o.
4: Òun sì wí pé.
5: Elisa wa sọ pé.
4: Mú àwokòtò kú. Tutu kan fún mi wá.
5: Mú àwo kòtò kan tutu kan fún mi wá.
4: Sìfiyọ̀ sínú rẹ̀.
5: Sìfiyọ̀ sínú rẹ̀.
4: Wọ́n sì mú tọ̀ wá.
5: Àwọn amúyàn náà tọ Elisa wá.
4: Òun sì jáde lọ sí ibi orísun omi náà.
5: Elisa wa jáde lọ sí ibi orísun omi tó kúrò
4: yẹn. Ó sì dayọ̀ náà síbẹ̀.
5: Ọba àdàrọ̀ náà síbẹ̀.
4: Ó sì wí pé.
5: Ó sọ pé.
4: Báyìí ló lu wa wí.
5: Ẹ gbọ́ bí Elisa ṣe wọlé dẹ́rì kò san omi ibẹ̀ tó kúrò àti ilẹ̀ ibẹ̀ tó sá pé báyìí lolúwa winnie náà fi gégùn wòlíì èjì sábà yìí ẹni pé ẹni náà kọ́kọ́ fẹ́ tún tẹ́lẹ̀ kò ṣe tẹ̀ ẹni pé òun ọ̀dà kọlu àǹtí tiẹ̀ nǹkan kò wọ́ àtọ́lá débẹ̀ tí pé òun lágbára àǹtí tiẹ̀ ni ṣùgbọ́n máa rẹ ìkíní lọ sí àti kejì náà ṣùgbọ́n èjì sábà sọ pé báyìí lolúwa wí.
4: Èmi ṣe àwòtán omi wọ̀nyí.
5: Èmi ṣe àwòtán omi wọ̀nyí lónìí
4: o. Láti yín lọ.
5: Láti yín lọ.
4: Yóò sì sí ikú mọ́.
5: Yóò sì kú mọ́ o.
4: Tàbí aṣálẹ̀.
5: Tàbí aṣálẹ̀.
4: Bẹ́ẹ̀ni a ṣe àwòtán omi náà.
5: Bẹ́ẹ̀ni a ṣe àwòtán omi náà.
4: Títí di òní olónìí.
5: Títí di òní olónìí.
4: Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Elisa tí ó sọ.
5: Ẹsẹ̀ kí là ń kíyèsí sọ gidi rere èso ló sì di
3: rere.
5: Igi tá à ń sọ ayé wa ni kì í ṣe gínú bó la fẹ́ sọ nípa rẹ̀ a sọ nípa Greek. Pé sọ gidire èso sì dire a sọ pé kíni máa sọ gidi burú la kíyèsí nísinsìnyí máa ní ẹjẹ ká kọkọ mú ègún ná ká kíyèsí yẹn wò ná orí ègún la wà nísinsìnyí pé ká wo àpẹẹrẹ bí ègún tó sọ àṣẹ sọdún dẹ́rí kò di ìlú tí omi wọn korò tílẹ̀ sì sá tẹ́nìkan wá fẹ́ gbìyànjú láti tún kọ́ tó pé ntẹ́ lè sá sọ sí rẹ ọwá sì mọ̀ sẹ́ àkọ́bí ẹ̀ fò sọlẹ̀ àtàbí kan rẹ̀ bẹ́ẹ̀ wá dí awo ìjísà nísinsìnyí ìjísà dé bá ní ìrẹ́tọ́ ọlọ́run náà ló náà jẹ́ ọlọ́run náà ló ránṣẹ́ lẹ́yìn náà ìdísá náà wá dé nísìnyí nísìnyí wá ní ẹni ọba ń bujọ kan wá ní ìsinsìnyí àwọn abujọ fún ọjà sún àwọn kòtò wá gbé lọ síbi orísun omi tó kúrò yẹn àtìlẹ̀ tó sáyẹn pé ilẹ̀ yẹn àti omi aṣàkótẹ́ náà lónìí pé kò tó kúrò mọ́ bẹ́ẹ̀ náà lára ẹ̀ á ṣe bu ilẹ̀ náà sàn tí í ṣe tẹ́ríkò ṣùgbọ́n ẹ̀ka nídájọ́ kéèsì láàrin ìgbà tí nìṣà mú tẹ́ríkò lára dá tó wo omi sàn àtìlẹ̀ sàn ní títí ẹ̀ ẹ̀rì kan máa ti tẹ̀kan kan òkú ẹ̀rì pọ̀ òkú sí títí ẹ̀ ìdí ni pé ìrẹsẹ̀ ọlọ́run gidi àgbà lòun náà dẹ́ kì í ti pọ́kàn ṣáà dé lọ pẹ̀lú ẹran ara lásán láti pọ́n fẹ́ wo ṣe àwòtán lẹ dẹ́ríkò ẹ̀rì pé agbára èlídà ó ti bà lé èlísà nígbà náà lọ agbára èlísà ìlọ́pọ̀ méjì agbára èlísà ìlọ́pọ̀ méjì agbára èlídà tí èlísà béèrè nígbà náà lọ ó ti bà lé èlísà nígbà náà lọ sò dídà tí èlísà ti kún fún agbára ọlọ́run bíi ti èlídà nílọ́pọ̀ méjì nípasẹ̀ bẹ́ẹ̀ ó ní àǹfààní àtúrò ọ̀fẹ́ láti ṣe àwòtán aṣálẹ̀ ẹ̀lẹ́ dẹ́ríkò àtòmínú rẹ̀ tó kóró pẹ̀lú pé àwọn wòlíì kan lónìí àná àmọ́ tẹ̀lé àṣà ìjọ yẹn wọ́n dà sóhun ṣọ́ọ̀ṣì wọ́n fọ́n káàkiri sọ ọ̀rọ̀ ń bẹ̀ mẹ́ ní ìjọ mi wọ́n á níbi tá à ń ti gbé rí òun náà ni lórúkọ jésù ara àánúgbà so kí ni ègún máa ń fà iṣẹ́ kí ló máa ń ṣe láyé èèyàn a rí pé mi tí wọ́n kà fún ayé a rí pé ègún joshua ọ̀pá àkọ́bí ọkùnrin eli yẹn àti àbíkẹ́ rẹ̀ so ègún máa ń fa ikú fún èèyàn nígbà míì ègún máa ń fa ìsàn nígbà míì ègún máa ń fa ìyàgà nígbà míì ègún máa ń fa kéèyàn wà ní ojú kan náà gẹ́gẹ́ bíi adágún odò nígbà míì ègún máa ń sọlẹ̀ di aṣálẹ̀ gẹ́gẹ́ bíi tìlú ti tẹ́ríkò yìí nígbà míì ègún máa ń mú kéèyàn mú àmúbọ̀ nǹkan rere nígbà míì ègún máa ń fa ìfàsẹ́yìn fayé èèyàn àti àìsí rere àti kó àìtọ́jọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nǹkan tí ègún máa ń fà fún èèyàn náà nu kò láfi wá pa ègún run láfi wá sọ igi búburú di rere gẹ́gẹ́ bí àkòrí tàṣálẹ̀ yìí n ta ṣe náà ni pé àkọ́kọ́ a wọ ojú ọlọ́run pẹ̀lú àdúrà náà ni o àdúrà sí ọlọ́run àdúrà sí ọlọ́run láfi sọ igi búburú di rere o láfi sọ igi di rere o ẹ jẹ́ àwọn àpẹẹrẹ inú Deuteronomy orí 23 ẹsẹ̀ karùn-ún.
4: Ṣùgbọ́n olúwa ọlọ́run rẹ kò fẹ́ fetí sí ti Bálámù.
5: Olúwa
4: ọlọ́run rẹ sì yí ègún náà padà sí ìbùkún fún ọ.
5: Ọlọ́run wá yí ègún Bálámù ní ìsìnpadà ní ìsìn fún Ísírẹ́lì ní ìsìn ó wá sọ di ìbùkún fún níìsìn.
4: Nítorí tí olúwa ọlọ́run rẹ fẹ́ ọ.
5: Torí pé olúwa ọlọ́run rẹ fẹ́ ọ dọ́ba àkàlẹ̀ kẹ́sì.
4: Ṣùgbọ́n olúwa ọlọ́run rẹ kò fẹ́ fetí sí ti Bálámù.
5: Olúwa
4: ọlọ́run rẹ sì yí ègún náà padà sí ìbùkún fún ọ.
5: Olúwa ọlọ́run rẹ wá yí ègún náà padà sí ìbùkún fún ọ.
4: Nítorí tí olúwa ọlọ́run rẹ fẹ́ ọ.
5: Torí pé olúwa ọlọ́run rẹ ọ̀fẹ́ ọ dáadáa. Olúwa ọlọ́run rẹ yẹn pé nípasẹ̀ àdúrà sí ọlọ́run a fi lè sọ igi búburú di rere tí ó sì di rere tí ó sì máa sọ èso rere. Nǹkan ẹlẹ́kẹ̀jẹ̀ jì náà ni pé nípa àdúrà yẹn rí pé tábìsì náà síbẹ̀ àkànní lè ka ìyẹn wà nínú kúrónìkà kínní orí kẹrin ẹsẹ̀ kẹwàá àti ẹsẹ̀ kẹsàn àti ẹsẹ̀ kẹwàá kúrónìkà kínní orí kẹrin ẹsẹ̀ ìkẹsàn àti ìkẹwàá ìpè tábìsì náà ọ̀rọ̀ òdì àti ègún ọ̀sàyẹ̀dẹ̀ náà di igi búburú tí ọ̀dá mọ́ ọ̀nà lọ́bọ́ lọ́rùn ìsírẹ́lì ọgbà ìjọ sọ́dọ́ ìsírẹ́lì náà sì mú egun ayé tẹ̀ náà kú ọba àti ọlọ́lá àtọlọ́rọ̀ tuntun ọtọ àwọn arákùnrin rẹ lọ. Nǹkan kejì tá a lè ṣe ni pé ìdẹ́wọ́ ẹ̀sẹ̀ àti ìrùpadà kó nu ẹ̀sẹ̀ wa ìdẹ́wọ́ ẹ̀sẹ̀ àti pé ká tún kó nu ẹ̀sẹ̀ tá a ń dá tó mú kí igi wa kó di búburú ti sáyé wa sọ ìdẹ́wọ́ ẹ̀sẹ̀ àti ká kó nu ẹ̀sẹ̀ yẹn ká nùpadà kó mẹ ẹ̀ ń tẹ̀ ń bẹ́ ní lọ́ka ìsẹ́wà apọ́sítélì orí kẹta ẹsẹ̀ kọkàndínlógún 19 sọ ẹlẹ́ẹ̀kẹta náà ni ọ̀rọ̀ ọlọ́run a lè fi sọ́gi dáadáa di dáadáa àti kí burú náà di rere bákan náà eléyìí náà wà lábẹ́ àkóso àdúrà ọba ẹ jẹ́ kí n fà á sọ́tọ̀ gẹ́gẹ́ bíi ti wòlíì èdèsà a ṣe àdúrà lẹ́nu ìránṣẹ́ lọ́run tọ́jọ́ wòlíì a máa yí ègún padà a máa sọ igi búburú di rere o bá a ti nínú ayé wòlíì èdèsà yìí ẹ rí i pé n ti arákùnrin yẹn ṣe tì tọ́mọ tiẹ̀ kú sí àkọ́bí àti àbíkẹ́ tó kú sí ẹ rí i pé èdèsà ṣe ní àṣeyọrí ti tiẹ̀ nípasẹ̀ agbára ọlọ́run tí ń bá lára èdèsà ẹ rántí pé ìlọ́pọ̀ méjì agbára wòlíì èdèsà ní bàdára èdèsà sùgbọ́n náà òun ní orí ọ̀fẹ́ ń tiẹ̀ láti yí ègún padà sí ìbùkún ti tiẹ̀ bẹ́ẹ̀ ni o sùgbọ́nsẹ̀ àṣẹ ẹnu èdèsà ó sọ gidi igi búburú ó sọ rere o dẹ́ni kò tí ilẹ̀ sá tómi sì koro ó ṣe àwòtán rẹ o ṣe àwòtán rẹ o nípasẹ̀ àṣẹ láti ẹnu.
3: Bàbá ṣáà lè ráwọn irú wòlíì èdèsà wọn lásìkò táwa
5: yìí. Àpọ̀ níta lónìí. Àwọn kátáfìtì kankan ni ẹgbẹ́ àkótá jù
3: náà
5: ni.
3: Tí ó sọ ibi igi búburú náà tí ó sọ di rere pẹ̀lú àṣẹ látẹnu rẹ̀.
5: Bẹ́ẹ̀ni sà ó tẹ̀ pọ̀ àpọ̀ dáadáa torúkọ jésù ara àánú gbà. Sọ̀ yẹ́ rí i pé inú ìwé àwọn ọba náà ase awon woli na ju awon woli na lo e da ke si ta mo kan ka le ka le rerin je ni pa ta awon woli kan ni awon ba kini ori ogun 35 to 43
4: okunrin kan ninu awon omo awon woli si wi fun eni keji re ni pa oro oluwa pe
5: okunrin kan ninu awon omo omo woli yen pe awon 300 trainees under elida awon trainees under elida awon so fun ra fun okan pe ehn
4: jolumi okunrin na ko lati lu
5: okunrin na wa ko lati lu
4: nigba na le o wi pe
5: woli elegbe ton don se trainees under elida lo so fun pe jolumi eke ta pa n se alu o ka pa ilu bo ti je ngba ti olu wa so fun pe ehn
4: nitro ti wo ko gbo ohun oluwa gbo
5: to ti pe o gbo ohun oluwa gbo mi ni ko olu mi o olu mi kiyesi
4: bi wo ba ti odo mi kuro
5: o ba ti di odo mi ko
4: ni si yo pa
5: kini yo pa o de
4: o si ti jade lo
5: bo ti jade lo
4: lodo re
5: kinu kan ri
4: o si pa
5: e da ki sani dada woli e ri pe adon wa londa elida na ni ka wa so fun kan pe lu mi yo na ni se ba lu omo ile lu o won ti po oko lo pe oko olumi
3: ko
5: mo po won olorun ni ba ti ko lodo mi to lo nisin kini yo pa o o di ku e o mo de se lo kini kan da lo ti pa na lo to ri pe ase ten to fi yan se pe yan ti woli yan ri po ju ti woli to gbe se pe lo ba se pe re mo ri pe ko gba won olu agbon na
3: ko mo po won oluwa ni
5: ko mo po won oluwa ni ati pe o wa keke bi pe se bi kan kan da
3: lo wa don ko se ni
5: training na ni aba don se training na ni o kan kan da to ni wa so e to ka sa le dide si
4: nigba na le o si ri okunrin miran
5: o wa ri e mi
4: o si wi pe
5: o fun pe
4: jolumi okunrin na si
5: ah pe ko to ba ti mi te n ko fi lulu te loro na
4: ni lulu ti o ju
5: ni lulu to lu
4: pa lara
5: o lulu bara ni pe ah
3: me ni kan le ni olu ti olu
5: ti olu ti ko pa de ke ma lu kini mo ko gba dubo pe o ti to
3: ara ko to mi o fe ku
5: ki je mi o fe ke ke ka pa mi je ni pe ase woli ju ase woli lo amba be ni odo mi to ntan so na ni pe so gidire eso lo si dire to pa se ke a fi so gidire aso pe bo la se mu egun ko to ba gidada de to so giburu na ni pe nipa adua ati idewo ese aso pe ta ko mi ese nipa oro olohun nipa ase adua le na awon ara to lo ntan mo si woli olohun to lo nlo ki sa awon le tan so ele karun na ni nipa se anu olohun gba mi lai gbadua gan a ma mu egunku a ma so giri buru digirere so aye wa la fin we igi ta n so digirere o aye wa ni era won mi won popun so won gbe nkan je aye ti sunwa a ma na bayo igi won ti diburu ni o ti koro na yo won na tolorun na wa ni asale ka de gbadua so lorun ki gi aye re na ko le ba so dada ko je so koro fun loruko jesu kesi ara anu gba
4: amen jesu
5: olorun yo si fun alawa
4: amen
5: ese
3: kini mo igi tin fin di buburu tun mu igi tin fin di buburu etika lese se baba pe egun wa nu e ipe ese ogun ota idajo olorun idajo awon eni bi lori eyan afowofa lare na ni rungbin ota tabi esu ikan na le wa ti salaye me igun nikan na le ti
5: na gbogbo
3: wa to po
5: akoko
3: mo sari pe igun lori igun na ni
5: gbogbo te igun fun kan lagbara
3: oluwa
5: eyin na wo igun joshua ewo to se lori jericho
3: be ni ati ase awon woli lenu awon woli ti o so fun awon eyan en ti o ba gbagbo titi e o ba
5: ba je pe tolorun toto ni an so aso awon
3: to je ti awon woli gidi
5: abamoda o
3: number ti eyan wa ti e fi pe woli na ni 091 23 70 86 75 so igidi rire eso re yo si dirire bi hello enikan ti wa loju opo yi
0: Bade omo oju ade
3: baba
0: oga
3: so igidirere eso re o si direre
0: hello sir
3: hello sir
0: ordinary person ti o je nkankan to ba se pe fun woli ki lo le sele
3: ah ko dede se pe fun woli
5: ai se yo farapa o ai se yo farapa o yo farapa o
0: yo fi
5: yo ri binu olodun yo farapa lai se
0: kai mo beru olohun o baba ojo yin o dale
3: ami jesu
0: e darugbo wo
3: e mo ya se e mo se pe fun woli gan to wa je woli rere
5: o ya pa toju yin lo mo se pe fun
3: 0913708675 lori awon ati awon eni bi lori eniyan na le fa o le fa ki geniyan ki o ti buburu
5: be ba se awon aye tawon aye o si de
3: darijin ti won darijin
5: tolorun o de
3: si leyen eyan teni e o si ni ha ti oluwa
5: be ni ma pe sinu pade won loru
3: okan do to si
5: ma da do ma so pe ko se de si o te si igi aye do ti buburu
3: yen ni pe eni ti o mo christian
5: baba wa ni ha toluwa ko tin kankan ta
3: se si o se
5: ko da ba se ba ina ma dam ben
3: bo ba je ni re tesele ti gire ba je ri gire awon ye ni bi won le so di igi buburu
5: be na le so da

ọ̀la ní oṣù búlù tí í ṣe oṣù kẹjọ ni ilé náà parí jálẹ̀jálẹ̀ pẹ̀lú gbogbo ìpín rẹ̀ gẹ́gẹ́ bí gbogbo èyí tí ó yẹ. Ó sì fi ọdún méje kọ máa wo ilé náà, ó parí pátápátá nínú oṣù ẹ̀kẹjọ. Ẹ̀rí báyẹn, ó wá parí ẹ̀ ní oṣù àṣeyọrí oṣù èkeje. Àwọn máa ń pe eight ní perfection, wọ́n dẹ̀ tún máa ń pe ní beginning of a new thing. Gbọ́ mi, ó máa rá káká ẹ̀ta báàrí à, oṣù kẹjọ yẹn la wà. A máa kọ́ àṣeyọrí bẹ́ẹ̀. Olúwa sọ̀rọ̀ kan fún mi níjà tàbí sọ́lá mi náà. Ogun burúkú ni ogun àìlèkọ́ lè yọrí. Olúwa ní kí n gbàdúrà fọ ní gbogbo bí tó ti ń gbà mí. Gbogbo ẹni kó àkọ́pá ti ilé, ìwọ mọ̀ bá wí. Gbogbo ẹni ralẹ̀ tí ò lè yọrí, ìwọ ni mọ̀ bá sọ̀rọ̀. Gbogbo ẹni dọ́wọ́ lé nǹkan tí nǹkan yẹn ò lè yọrí. Báyìí lolú ọlọ́run àwọn ọmọ ogun ní kí n mí o. Gbọ́ ọ̀rọ̀ Olúwa, ó yá ká lọ ṣe àṣẹ. A máa ṣe àṣẹ. Oni wípé oṣù ìsọtẹ́lẹ̀ pọ́nbélé ni ọlọ́gbọ́, oṣù ìsọtẹ́lẹ̀ pọ́nbélé ni oṣù tí ó wípé a máa sọtẹ́lẹ̀. Báyìí ni mo lè sọtẹ́lẹ̀ orúkọ náà lógún. Gbogbo ohun tá a ti fìyà wá táàrí lórúkọ Jésù orí ọ̀fẹ́ bóyá a máa ṣàṣeyọrí. Oni sekaraya ní ìwé sekaraya sakalaraya orí èkíní. Oni ní oṣù kẹjọ ní ọdún kejì lẹ́rọ̀ọ̀sì ní ọ̀rọ̀ Olúwa sọ sekaraya wa ọmọ Bẹ́kà ọmọ Ìdòwò lípe. Tí a bí dá bá ti lè gbọ́ pé ọ̀rọ̀ Olúwa tọ̀ ọ̀yàn wa ìsọtẹ́lẹ̀ ló jẹ́ bẹ̀. Ìyẹn ni pé Ọlọ́run fẹ́ fara ru èèyàn láti sọ̀rọ̀ síta. Èmi máa ń sọ̀mà ní tọba dọ́dọ̀ wòlíì. Ìwọ kọ́ lọ sọ tó bá wa tó dẹ̀ ní máa ti máa gbẹnu wòlíì sọ pé báyìí. A dẹ̀ ti rán mi sí ọ. Ogun ò ní jẹ́ kí rẹ̀ mọ́. Máa yí kọ̀ǹtráktọ̀ ńlá ni ọ máa ń gbaṣẹ́ gan, ó máa ń gbaṣẹ́ ju àwọn ẹgbẹ́ ẹ lọ. Wọ́n ti ṣe àṣàsí kan sí ẹ báyìí débi wípé o ò tiẹ̀ wá ríṣẹ́ gbà mọ́. Ká ló ríṣẹ́ gbà nìkan ní ìbàdà ìgbèsè ti wá ń wọlé. Èmi ládẹ ẹ̀ràn sí ọ. Gbogbo agbára tó ni ọ lára. Àgbà ti sọ pé yóò ṣẹrúkú ni. Àgbà ti sọ pé kò ní rọ́nà àbáyọ ni. Àgbà tó ní kò ní jèrè yẹn. Lónìí agbára yẹn bá jẹ́ ìdẹ̀ni bọ̀ fún mi. Mo ń bọ̀ náà mú omi yẹn kó wọn sára rẹ̀. Omi tí mo ní kó fo sí tí mo ní kó fi hàn sí ẹ̀. Wọ́n sí ara rẹ̀ wọ́n sára rẹ̀. Sọ pé màrájẹ jẹun. Ìdẹ̀ni bọ̀ jíjọ. Ó yẹ kí àlọ́ ní bàbá tí ń bẹ lẹ́yìn ìwà sí mi. Alágbà ti gbogbo ojúlé àìkú àìsá ìpapòdà. Ọlọ́run gbogbo gbà. Ọlọ́run gbà gbogbo. Ọlọ́run ti ran ni níṣẹ́ tí fẹ́ yìí ti. Wà á gbé ọwọ́ ẹ sókè. Wà á tẹ pé ògùn sórúkọ ọmọ. Ó yá ó. Jésù Olúwa wa. Bẹ́ẹ̀ wà á wá tẹ̀lé rẹ bà. Tẹ̀lé bá ní bó sọ. Fi ọwọ́ rẹ lé olókùn rẹ. Máa wo Jésù lórí ìjà ìgbélé. Wà á kàn wú ọ kankan. O lè dídú o lè lájú. Wà á sọ pé Ọlọ́run ọjọ́ òní o. Ọlọ́run ọjọ́ gbogbo. Ọlọ́run tó lè ṣo gbogbo. Ọlọ́run tó gbogbo rọrùn fún láti ṣe. Ọlọ́run tó ní àṣẹ. Ọlọ́run tó mú rírí tinú àìrí. Ọlọ́run tó ń ṣe ìyanu. Ìwọ ni mo dọ̀ wá lónìí. Wà á jẹnra ànúgbà. Jẹnra jẹjẹ. Jẹnra ọ̀nà àbáyọ. Jẹjẹ ń jìyà máa. Ìyá yìí ti tó. Ògùn omi tó ra mọ́ mi lọ́wọ́. Jẹ́ ó wá mi rí padà. Jẹ́ẹ̀ rí ògùn omi pa. Jẹ́ẹ̀ rí rè mi gbà. Jẹ́ẹ̀ rí bá ti ṣe. Ọlọ́run gbà mí. Kúrò nínú oko ìṣẹ́ tí mo wà àti nínú oko ìdààmú tí mo wà. Wọ́n á kàn ṣe lórí ọ̀rọ̀ mi. Kémi náà jókòó pẹ̀lú àwọn èèyàn dídí. Kí n jókòó pẹ̀lú àwọn ẹni yìí. Kí n kúrò nínú àbùkù. Kémi náà dẹni ẹ̀yẹ. Kọ́nà ńlá fún mi. Kémi náà rówó ná. Kí àdọ́wọ́ lé mi. Ó bẹ̀rẹ̀ sí mú rẹ wá. Kẹ́rù èèyàn tó wò mí bí olóṣì. Tó wò mí bí ẹni ìyà. Ká padà wò mí bí ẹni re. Bẹ́ẹ̀ ni kò jẹ́ kórí o. Ọ̀sẹ̀ yìí a ṣe ṣe fún mi. Jésù Olúwa wa. Ẹ̀wọ̀n omi yẹn sára rẹ̀. Ó yà kún lẹ́sẹ̀ méjèèjì báyìí. Dọ̀wọ́ rẹ̀ délẹ̀. Tó ti dọ̀wọ́ rẹ̀ délẹ̀. Wàá kàkẹ́ mímọ́ sórí Ọlọ́run ogun. Báwo ń gẹ̀lì ṣe ń kéni yẹn? Ìwọ́n fọlá orí kẹ́ni kó lọ́ka ẹsẹ̀ ìkẹjọ wà á rí bọ́n ṣe ń ké mímọ́ sí olú ọlọ́run àwọn ọmọ ogun ọba tó ní àṣẹ ayé àtọrun ó yá ó sọ pé mímọ́ sórí ọlọ́run àwọn ọmọ ogun. Màmá òwò bíi dada ó fọ́mọ rẹ bí ológun ológun lọmọ tó bí jáde ẹ̀wò bíi sá. Bíbélì ò lè parọ́ ọ̀rọ̀ ọlọ́run ni ó ní láti tètè kọ́ṣẹ́ lọ̀rọ̀ wà ó ní ọ̀rọ̀ wà pẹ̀lú ọlọ́run ó ní ọlọ́run sì ní verse 18 nínú ìwé Isaiah orí kẹjọ ẹsẹ̀ ìkejìdínlógún ó ní kíyèsí èmi àti àwọn ọmọ tí Olúwa fi fún mi wà fún àmì àti fún ìyanu ní Israẹli láti ọ̀dọ̀ Olúwa àwọn ọmọ ogun wa tí gbé òkè sí òní èmi àti àwọn ọmọ tí Ọlọ́run fi fún mi
ìyanu fúnra wa gẹ́gẹ́ ni àwa náà jẹ́ adá wa fún ìyanu adá ayé wa fún ìyanu ọ̀rọ̀ wa yẹ kó ya ọ̀tá lẹ́nu kó jọ ọ̀tá lójú àmọ́ tó bá ti yí kúrò níbẹ̀ ọwọ́kọwọ́ ti wọ̀ gbọ́ olúwa ọwọ́kọwọ́ tó dàpọ̀ mọ́ ìrìnàjò ọmọ wa ọwọ́kọwọ́ tó dàpọ̀ mọ́ ìrìnàjò ayé wa ọwọ́kọwọ́ tó dàpọ̀ mọ́ ìrìnàjò iṣẹ́ wa tí iṣẹ́ fi dìṣẹ́ mọ́ wa lọ́wọ́ lónìí ogun ṣẹ́ lórí ẹ̀ ogun ṣẹ́ lórí ẹ̀ ogun ṣẹ́ lórí ẹ̀ ohun tí ọlọ́run dájọ́ ti ṣàtọ́wà sórí fi dáadáa ni o ẹsẹ̀ tó gbẹ̀yìn nínú ìwé genesis chapter 1 genesis chapter 1 verse 31 genesis orí kìíní ẹsẹ̀ ìkẹtàlélọ́gbọ̀n ó ní ọlọ́run sì ni ohun gbogbo tí ó dá kíyèsí dáradára dáradára ayé dáradára lọ́lọ́run dá fún ọ tó dá fún mi ayé dáadáa ló dá fún ayé àwọn ọmọ wa ayé dáadáa ló dá fún ìrìn àjò wa mo sọ fún àwọn ènìyàn wọ́n dá wa tògótògó adá wa mú ògùn ni ìwé genesis orí kìíní ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n genesis chapter 1 verse 26 ó ní ọlọ́run sì ń bẹ jẹ́ ká dá ènìyàn ní àwòrán ara wa gẹ́gẹ́ bí ìrí wa kí wọ́n sì jọba lórí ẹja òkun lórí ẹyẹ ojú ọ̀run àti lórí ẹran ọ̀sìn àti lórí gbogbo ilẹ̀ àti lórí gbogbo tí ń rákò lórí ilẹ̀ òbí mọ́mì òbí dádì láti bẹ̀rẹ̀ ayé olórí náà fi wá dá ológo náà fi wá dá so don't be surprised wọ́n yẹ wo bí ma fẹ́ bá ń débì kan sáńpọ̀ ọmọ rẹ lólógo ṣùgbọ́n tó wà nínú ogun ó nídìí o mọ́mì tẹ́ báwo ìrìn àjò ayé yín tí gbogbo ẹ̀kan ń bàjẹ́ tó ń dàrú kì í ṣe bọ́lọ́run ṣe sọ nìyẹn o oh my god olórin yẹn ni ayé ló sọ wípé ò lè níláárí ènìyàn ló sọ fọ́rọ̀ rẹ ò lè jásíre wòlíì ló sọ apáyé rẹ ò lè nítumọ̀ o kíyèsí ọlọ́run ò sọ bẹ́ẹ̀ wo bí ẹni tó kọrin yẹn túmọ̀ nǹkan kan ni ẹ wo bí ó ti dẹ́kun dá sí wòlíì tí wo kéèsì ẹ tó ní kò sí solution aràn mi sọ wàhálì sọ bẹ́ẹ̀ni kéèsì ẹ ó ti sún ẹ ó ti káàkiri ó ti yálé wòlíì ilé àpá ilé babaláwo ilé yẹmí wòlíì gbogbo mi ló ti dé pásọ ti dá sí èèyàn ti dá sí ó ti wá sọ débi pé ọ̀fẹ́ lọ bí àdúrà mọ́ ti lọ sọ fún wípé àwọn o máa wọ́ kí báyìí ṣẹ́rí mẹ́tálítì kan wà tó kárì wípé ó ti tán pé kò sí ìrètí mọ́ obìnrin yẹn náà sọ torí ojú tó fi ń wò mí nínú ìwé tí wọ́n pè ní 4 samuel ìwé samuel kìíní ló ti ń sọ bẹ́ẹ̀ nígbà tó ń sọ̀rọ̀ ní chapter 4 verse 21 ó ní kábòódì ó tó sọ wípé ó ní ògùn tán ní ìsírẹ́lì ó ní kò sí ògùn fún ìsírẹ́lì mọ́ ní verse 22 ló ti wá sọ yẹn ní kábòódì yẹn verse 21 ló wá verse 22 ó ní ìtumọ̀ ẹ̀ ní pé ògùn tán fún ìsírẹ́lì nígbà tó fẹ́ máa ṣàlàyé ó nítorí wípé bàbá ọkọ rẹ̀ kú wọ́n wá dé àpótí ẹ̀rí lọ àpótí ẹ̀rí ò ń sun tẹ́nikẹ́ni lè gbé lọ so ó ba lójijì bí wọ́n náà ṣe wò wípé wọ́n ti gbogbo lọ́mọ ẹ̀ lọ́wọ́ wọ́n ti gbogbo lọ èmi ò sọ pé wọ́n lè gbé ògo lọ mo ti sọ several times I'm repeating myself wọ́n máa ń gba ògo lọ́wọ́ ológo ṣùgbọ́n ẹnikẹ́ni kì í gbólógo ológo ẹ̀ ológo ló ni ògo àwà láwùjọ kan ní pásọ kan sọ ó ní pásọ kan ti gbogbo everybody mo lọ́lọ́ máa jẹ kó lè gbogbo omi kò sí pásọ kan tí gbogbo ẹlẹgbẹ kò sí wòlíì kan tí ń gba ògo ẹlẹgbẹ wòlíì kan tó bá bàbàdé tó bá ń rìn pásọ kan tó bá bàbàdé tí ọlọ́run bá gbé sókè evangelist kan tó bá bàbàdé tí ọlọ́run ọlọ́run bá gbà fún kò ló ògo ẹnikẹ́ni ògo tiẹ̀ ló ń lò ohun tí mo mọ̀ tán lè ṣe fún ògo ẹni pé wọ́n lè dá ògo rẹ̀ dúró mo dẹ̀ sọ wọ́n lè gbé ògo jù sẹ́wọ̀n tí ògo bá wẹ ojú korojú ológo fún ẹ̀ máa ṣẹ̀ ojú ayé ẹ gbọ́ mi sà wọ́n lè dá ògo kúnlẹ̀ pẹ̀lú àìsàn káìsàn bí ológo mọ́lẹ̀ ògo rẹ̀ wà nílé ṣiṣẹ́ bó yẹ kó ṣe ẹ gbọ́ mi sà wọ́n máa ń gbé ògo sọnù mo sọ̀rọ̀ kan obìnrin yẹn tó sọ pé kábòdì kábòdì ó nítorí pé ògo kò sí fún ìsírẹ́lì mọ́ kí ló fà ó nítorí àpótí ẹ̀ tí wọ́n gbé gbígbé tán gbé lọ mo ti sọ fún ọ ọ̀tá ni kó o má jẹ́ kó bọ ògo ẹ̀dà nù lọ́wọ́ ẹ̀ torí bọ́ gbàgbá gbogbo ẹ̀ kò sí ohun tó fẹ́ fi ṣe ọlọ́gbọ́ ó máa lọ dọ́ǹpù ẹ̀ ni kò sí gbogbo ibi tán bá ti gba ògo òkè ẹ̀jẹ̀ ká sọ pé wọ́n gba ògo ìjìlẹ̀ kan ìgbà tí wọ́n gba ẹ̀sí bẹ ògo yẹn wà ní ayé ẹ kí ni ògo yẹn ògo ìtumọ̀ àlá mo sọ fẹ pé ohun tẹ́pẹ̀ lógo ni ti àdámọ́ ènìyàn téèyàn fi ń tayọ àdámọ́ ènìyàn tó ń dámọ́ ènìyàn téèyàn fi ń dé èèyàn àdámọ́ ènìyàn téèyàn fi ń dẹ́ nǹkan gíga àdámọ́ ènìyàn téèyàn fi máa ń jókòó láàrin àwọn ọmọ aládé àwọn ọmọ aládé àdámọ́ yìí ló máa ń sọ ẹni tẹ́rọ ìyẹn kan pè ní ẹrú dọmọ ẹ wo dáfídì àdámọ́ ẹ̀ ni ogun jìgbà ní ẹ̀kan ṣoṣo ogun ẹ̀kan ṣoṣo tó bá gòlà yá ti dà ó dẹni tí ń dó níwájú ọba àdámọ́ ènìyàn òun ni ogun ènìyàn òun ni ayé ń kówó lé lórí òun náà ń sanwó lé lórí nígbà míì àlòmíì ṣe sọ pé bóyá ẹ̀bùn tí èèyàn ní ẹ̀wọ̀n ẹni tó ń jẹ̀ṣẹ́ ẹ̀ṣẹ́ tó ń jà yẹn láyé ń kówó lé lórí tí ọba rí wòlíì mo máa sọ pé tó bá dọ́dọ̀ wòlíì ìwọ ọkọ ló máa sọ ohun tó bá wa ẹ̀yin mọ́ ló máa gbẹnu mi tú àṣírí ogun fún ẹ ẹ̀dẹ̀ lè ní àwọn tó dọ́dọ̀ mi kí ni owó iṣẹ́ rẹ̀ gbé bá mi mo fẹ́ jáde ẹ̀
mo minister fun enikan ranse olorun lani o wa lati oyibo ni o tin gbo mi lori radio several years o ba wa bo se nde o di kaisi wa bo se joko o lo fe wa gbadua o fe so ni lori kankan bara bo se joko bayi o ara awon yen lo da mo wa ninu program bo se joko mu ni emelo so bi pe ranse olorun de ba ti bere ma bere that's number 1 number 2 eni so lori oro igbeyawo yi

0: ogun aye ko o o ma wa si imuse mo so bi pe o ni dina ta fi do sinu aye olorun to la ya torun ko dede daya sinu aye olorun ni materials to fa wisi danu olorun ni amo to bi sufu danu o ni bi kan ta fi da olokunrin ta fi da o lobirin o ni bi kan to fi wa nibi to wa Oluwa bi pe olukuruko ti mo da oni mo da fogo mi oni mo ti mo mo ti se pe je ni pe o nidi kan ti wo to gbo mi yi to fi wa laye to fi ti ku o nidi kan to fi wa laye o nidi kan ta fi da o sodo kegbe ile lori ya laye mo wa so bi pe awon agbara kan wa awon ipa kan wa awon gan kan wa ti ki je kiri bi eyan o wa si imuse mo du so die lara awon kankan ti ki je kere bi eyan o wa si imuse ma tu so kan mi loni ati njo mejo to ma jora won lori awon kan ti fa won kan lara won ti fa kere bi iwaye eyan ti e fi se kini kan na kini kan mi ti mo fa tere bi iwaye okunrin ere bi iwaye obirin omo ta bi pomologo ni nko ti won bi olomologo ni won ran si pomologo ni ohun na lala pomologo ni pastor so woli so afa so awon sese so won ni omologo ni o sibe sibe ogo faran sibe sibe ogo fo okan nu ere o ohun na ni asefi oko ohun na ni asefi aya ko bi lo sileya kokun lo sileya obirin abokunrin o si ofe kokan si iyawo gbeyawo kan si wonu e a ma fa tere bi waye eyan ko mo wa si imuse bibele so fun wa ninu we owe chapter 18 verse 22 o ni enikeni tori ayafe ori ohun rere o si ri oju rere lodo olorun o tumo si pe riri aya rere oko rere fe o tumo si oju rere olorun ni o tumo si anu olorun ni ogun tawon kan jare o ogun tawon kan wonu ere o ogun aeroju rere nipa gbeyawo aeroju rere nipa oko aeroju rere nipa iyawo won gbadua sibe sibe won roju rere won jade si won feji keta won lo bere kan to wonu e sibe sibe won roju rere won lo da o tan lo da o wa dogun o di wahala opolopo lo se pe ere bi iwaye won ni o se okunrin mi to ba se pe iyawo to fe iyawo to fe ko lo fe mi aye re o ba da okun obirin mi iba se pe ile oko to wa ko lo wa ni aye re o pada bi elomi wa en telomi to ba pade o lo fa tere bi waye re ti o fi se o mo se o nigba to birin mi atokunrin mi nigba to se oko fe o mu kin ajo aye won ki ma je gogo o mu ko ye lori won ikorita igbeyawo ikorita mo fe yin oko ikorita mo fe niyawo o je ikorita to ma so boyo okunrin abori abobirin asorire laye o je korita to ma determine giga eniyan to ma determine aseyori eniyan tori pe oro gbeyawo ki se kan lasan nkan temi ni o wa spiritual opolopo lo so bipe ikorita yi ni oko won lo ti gbogbe layanmo won lo ti faragba ida o je ikorita to kokun to ti ma duo domologo omologo okunrin omologo obirin lati ba irin ajo ayemo lati ba irin ajo ogo je o je ikorita to kokun ti se ma dode eyan ki eniyan le sese gbe ki ma je ogo ma ba se ki wo ni be ki waye re ere bi waye e ma ba wa si imuse ikorita yi ohun na lawon kan wonu e ikorita gbeyawo lawon kan lati gbojo oku ikorita gbeyawo oni awon kan lati wonu osi lati wonu igboju gata okunrin mi atobirin mi ti won fowo si gbeyawo ni court ni church abi be judgment lojo na lokunrin yen latobirin yen lo ti fowo si iwe that warrant here let me o ti fowo si iwe bo n loku eru lati so ogo atayan monu elomi lo to o gbadua awon wo yi won so ko dara awon afa won lo dara gbogbo ona tan gba wa bi won lo da sibe sibe ogun bembe isoro wa nibe nitori pe oju rere olorun anu olorun ko si nibe ogun dile lọpọ igbagba mi ogunle tagbe bi iyan amọ iyan ọkọ fun obirin ogun dile ogun ipile amọ iyan iyawo fun obirin ki ma jẹ mọ ogo ko ba mo ba se inu aye ni be to gun ipile ogun awaye eniyan ti o ba se agbara ipile ti o ba ku inu aye eniyan o ma dari obirin abokunrin be ti bi taye mogo to ti ma sofo danu bi taye re to ti ma ni ifase eleyi o ni kan se o ko ni kan se ngba mi o pelu pe mo je pastor mo je wuli mo je bishop mo je ranse olorun opolopo lo se pe ranse olorun ni won ogun ti won jare ise ranse ranse olorun mi ohun ti o to dide na la se gbe iyawo na la se fi oko ohun to mu ko gbo awon kan awon eni oke ko de mi le ohun to mu ka awon kan ka yi won wa nile ohun eleyi lo ti ri pe eni ba ri aya fe eni ba ri fe mi tolorun ba fun o to ba roju rere yen to ba ri anu yen mi ma du agbako nje mo pe awon kan gbadua bébé tí a ń gbàdúrà dé ká tó wọnú ẹ síbẹ̀síbẹ̀ wọn rí ogun nítorí pé ojú rere ọlọ́run àánú ọlọ́run kò sí ń bẹ má jẹmú ògo wọn ò lè fọhùn má jẹmú ògo ó yẹ lórí wọn mo rántí lọ́pọ̀lọpọ̀ ọdún kan sẹ́yìn mo pàdé ìrìnsẹ́bìnrin kan tí wọ́n jẹ́ ọmọ ọlọ́run wọ́n á ń béèrè lọ́wọ́ wọn nípa sọ fún mi nípa ìrìnàjò gbéyàwó wọ́n ní mọ́mí sísá ṣe gbàdúrà kẹtọ orí márèjì ni nọmba rẹrin wọn ni pásítọ àdúrà kínní mi ò gbà wọn dárúkọ àwọn àgbàrán sí ọlọrun ńlá mẹta lórílẹèdè yìí tí wọn nílẹ tẹni pé ẹnì kìíní ló dáa ìkejì ló dáa ìkẹta ló dáa ní ìmọ tí mo lè sọ mọ pẹlú ó dáa náà lórí báyìí ìyẹn ni pé ojú rere ò sí ń bẹ tójú rere ọlọrun bá ti yọ kúrò nínú ìdáwọlé nìyẹn kó dàwọ dé pé iṣẹ àbí okòwò ọjà kan èèyàn fẹ dáwọlé tó bá ti sójú rere ọlọrun níbẹ irú ẹni bẹẹ bó ti wù kó sáré tó bó ti wù kó ṣe tó òfo ló ń gbẹyìn ilé aworo ó jẹ ẹkọ oríta tó mọ ń dìsáìdì àyànmọ́ ó jẹ táwọn kan sunkúnlé lórí ó jẹ táwọn obìnrin kan tó ń sunkúnlé lórí táwọn ọkùnrin kan tó ń sunkúnlé lórí tó mú káwọn obìnrin kan kan di single mother tó mú káwọn ọkùnrin kan kí wọ́n darọ́ kadà tó mú káwọn ọkùnrin kan káyàn mọ́ ògo kó mọ́ ṣẹ kí má jẹ̀mú ògo kó mọ́ ṣẹ lọ ìyáyé wọn ìkóríta ìgbéyàwó ni samsoni násìlẹ̀ ọlọ́run ìrísí ọlọ́run ló ti gbé gbági ìkóríta yìí ló ti ṣèfẹ́ wọ́n tiẹ̀ sọ fọ́wọ́ tiẹ̀ wọ́n kìlọ̀ fún olóhùn òní gbọ́ olóhùn òní gbà ìyàwó tó fẹ́ ẹni bí ọkàn rẹ̀ tẹ̀mọ̀tò tó burú jù ni pé kí èèyàn love wrong person kí èèyàn nífẹ̀ẹ́ ẹni tó lòdì èrò samsoni ọ̀tọ̀ èrò delilah ọ̀tọ̀ bẹ́ẹ̀ lórí ń gbà mí èrò ọkùnrin mi ọ̀tọ̀ èrò obìnrin mi ọ̀tọ̀ ẹnìkan gbọ́ mi ẹnìkan sàmí gé gbàdúrà fún ọ lórúkọ jésù olúwa níbi ò ti ṣì ẹsẹ̀ gbé nípa ọ̀rọ̀ gbéyàwó níbi àyànmọ́ rẹ tó ti gbọgbẹ́ nípasẹ̀ gbéyàwó èyí yẹn ara mi sí lálẹ́ yìí gbogbo ẹyin gbéyàwó tó níṣòro gbogbo ẹyin márẹ́ẹ̀jì tó ti farapa mo pàṣẹ àtúnṣe ní alẹ́ yìí ní wákàtí àdúrà yìí má jẹ̀mú ọlọ́run ìpìlẹ̀ ìjọ àpò sẹ́ńtì kristi kó lọ yanjú ẹ̀ mo ní kó lọ yanjú ẹ̀ gbogbo ẹyin tó gùn dílé tó tà sínú gbéyàwó ẹyin tí o gùn pìlẹ̀ tó tà sínú gbéyàwó ẹyin tí òkòkò yan ọkọ fún ẹyin tí òkòkò yan ìyàwó fún ẹyin tí má jẹ̀mú tíleke yìí ó soríire tó darí ọkùnrin àbóbìnrin sí tí àyànmọ́ yín dẹ̀ gbọgbẹ́ lónìí mo pọ̀nà àbáyọ bọ́lọ́ ti máa ṣe mi ò mọ́ o ẹ̀yin kan bẹ́nu gbéyàwó ẹ̀yin kan kẹrọra ẹ̀yin kan bẹ́nu gbéyàwó ẹ̀yin kan sunkún ẹ̀yin kan bẹ́nu gbéyàwó ẹ̀yin kan láyọ̀ ẹ̀yin kan mọ́ yín wọnú gbéyàwó ọ̀nà dàrú iṣẹ́ bọ́ gbogbo kan dojúrú má ń jẹ̀mú ògo kò fọhùn mọ́ mo pe ọlọ́run má jẹ̀mú bàbá látúnṣe kó bí ayé yín wò ẹ̀yìn tí ìgbéyàwó tó di gbìkùn ẹ̀yìn tí ìgbéyàwó tó di àjàgà ẹ̀yìn tí ìgbéyàwó tó di má jẹ̀bú ogun sí lọ́rùn lónìí ìdásí ọlọ́run kó wọnú ayé yín ẹ̀yìn kan sunkún nínú ìgbéyàwó ẹ̀yìn kan banújẹ́ nínú ìgbéyàwó ẹ̀yìn kan ha ẹ̀ lè jáde mọ́ ẹ̀yìn kan ha ẹ̀ mọ́ bẹ́ẹ̀ ti máa ṣe mọ́ ẹ̀yìn kan jagun bó o ní ti ṣe ẹ̀yìn kan jagun tẹ́ ẹ̀ lè bẹ́nikẹ́ni sọ mo gbàdúrà ẹ̀yìn tẹ́ wà ní kàtígórì ìsomú ẹ̀kú tó di àmọ́ mára ní ọ̀rọ̀ ìgbéyàwó ẹ̀yìn mo gbàdúrà fún ní wákàtí yìí àánú dásí yín àánú yanjú ẹ̀ àánú tú ẹ̀ gbogbo ẹ̀yìn ọ̀dọ́ ọkùnrin ọ̀dọ́mọbìnrin tẹ́ ti wonu gbeyawo olorun ma temu o ma fun yin loju rere o ma fun o loju rere o ma fun o ni anu o ma fun o ni iran lowo olorun darapo mo omo re o ni sileya omo re o ni sileya ibile ti eje alaise ti nke fun esan omo re okunrin omo re obirin oni wo be mo gbadura igbeyawo ti en gba le fe yawo to wa di adoba le fe ogun igbeyawo tokunrin sanwo ori obirin to wa di pe won ta ogun eyan lofa loruko jesu oluwa omo re obirin atokunrin oni wonu e o ti ri be omi to gbe si waju omi yen gbagbara o gba iwosan o di omi isegun mu ko san mu ko ye fi won ile o gba alaafia bẹẹni kó rí o mo gbàdúrà gbogbo ilé tó wùn yín wò ẹni dààmú dààmú ò ní jẹ tiyín lálẹ yìí ẹ ó sùn láyọ ẹ ó jìjì ṣẹgun gbogbo àìsàn àtọfà lára ẹ ó bá iná jáde máa sàn máa yè àìsàn tó ń bẹ lára rẹ lálẹ ìkílẹ tó mọ láàárọ ọla iná yóò dànù ẹkún rẹ dẹrin èrèdí ìwáyé rẹ tọmọtọmọ yóò wá sí ìmúṣẹ ó ní gbọgbẹ gbọfà ogun òní jà ó lè ara ó lè mí ò ní jà òkílẹ tó mọ jésù olúwawa àmì fáyà ogun onífọlọ lókè ọrùn orúkọ mi ní ìrànsí ọlọ peter akẹ pẹlú adẹkùnlé láti sì ìsìnpá ogun rẹ prayer city I love you all shalom.
1: Ní ìgbàgbọ́ àti ìdánilójú pé Jésù ọ̀rọ̀ fúnra rẹ̀ ti báyé pàdé látẹnu ikọ̀ àti ìránṣẹ́ pásítọ̀ akẹ́ pẹ̀lú peter adẹkùnlé ẹ̀yin náà tó lè jẹ́ aládùn ọlọ́run jù bẹ́ẹ̀ lọ nípa dídarapọ̀ mọ́ àwọn ìpàdé àdúrà alágbára gbogbo tó ń lọ nínú ìjọ rẹ̀

0: pẹ̀lú àgọ́ ara wa tó ní ṣe pẹ̀lú tinú tòde wa láti fi lè fi ìdí àlàáfíà tó péye láti fi múlẹ̀ nínú àgọ́ ara wa ìdí yẹn náà ni ètò yẹn ṣe wa àdúpẹ́ lórúkọ ọlọ́run ọba ọ̀gá àgbà lórúkọ gbìmọ̀ olùdarí lórúkọ àwọn ọ̀gá lẹ́ka kọ̀ọ̀kan ní ibi tí àwa wà yìí ìkànnì ibí inú lórúkọ títílayọ̀ akíṣọlá olólòótú ètò yìí o fọláṣadé àjàlá òun wà lórúkọ tèmi ẹ kàlẹ́ mo kí yín lẹ́ẹ̀kan sí i ṣé ẹ bínú kínní ọ̀hún ó rí bá kan àwọn àdúpẹ́ ọlọ́run ọba ó ti bá ní yanjú gbogbo rẹ̀ lọ́sẹ̀ tó lọ òní dókítà wa òní wọ́n wá níjẹ̀ ẹ̀dógún ni wọ́n kọ́kọ́ wá ṣùgbọ́n nígbà tí yóò fi dìjẹjọ aṣáàdúpẹ́ lọ́wọ́ ọlọ́run àwọn èèyàn kan kẹ́ wá gbé wa gbé ẹ dákun àkàálẹ̀ ètò yìí àwọn tó fẹ́ tún gbọ́ àwọn ìkọlé tó yẹn nà ó la tún fi wá wá ní ìjẹjọ ìjẹjọ ọ̀hún tá a wá ọ̀hún ilẹ̀ tó kú tí àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní pè wá a tún ti wá lọ wọ́ dókítà wa wá lónìí kì í mọ̀ ṣe nǹkan tó rọrùn láti rí àwọn dókítà yìí àmọ́ iṣẹ́ tí wa ni ọlọ́run wá sì tún ti ń fún wa ṣe kí wá ni àwa ní dúpẹ́ fún dókítà ti wà ń bí láṣálẹ̀ yìí o dókítà tí wọ́n wá ní ìjẹjọ tí wọ́n sọ̀rọ̀ nípa ohun gbogbo tó ní ṣe pẹ̀lú ọ̀pá ẹ̀yìn pàápàá jùlọ eegun ẹ̀yìn ṣé ẹ gbàgbé pé à ń sọ̀rọ̀ nípa bí àwa ti ṣe tètè mọ́ tẹ̀lẹ́yìn ní apá ibi táwa wà yìí lórílẹ̀-èdè àgbáyé dókítà wa náà ni o dr james ọ̀làníyàn àwọn ni wọ́n wá ní ìjẹjọ wọ́n sì ti sọ pé àwọn ò tún padà wá wọ́n sì tún wá padà wá láṣálẹ̀ dókítà ẹ kí àwọn aráalé o
1: mo kí gbogbo ará ilé o ẹ kalẹ o.
0: Àwa náà ń dáhùn o gbogbo wa ń dáhùn pátápátá o bó o ní ẹkú àtàárọ̀ dókítà sì wà ń bí mo fẹ́ kó ní kálukú wa lọ fọkàn balẹ̀ ni àmọ́ kó tó di wípé a ti ọ̀pá bọ ìlú yẹn gan kí dókítà tó máa ṣàlàyé ọ̀rọ̀ ó yá àsìsó kí ló wà ń bẹ̀ yẹn.

0: ìdílé onílera pípé ọjọ́ ọ̀la tó ń tàn ṣètò ọjọ́ iwájú rẹ ní ọ̀nà tí ó láàbò ìlera rẹ yíyan rẹ ọjọ́ iwájú rẹ náà. Ìfètòsọ́mọ bíbí ń ranni lọ́wọ́ láti pinnu ìgbà àti iye ọmọ tí o fẹ́ bí. Ó ń fún ìdílé ní agbára láti múra sílẹ̀ ní ti ẹ̀mí àti ọrọ̀ ajé.
1: Nítorí náà ṣètò lónìí fún ọ̀la tó dára jùlọ. Síbẹ̀ àwọn oyún àti oyún tí ó ń jábọ́ tí o lè fi ayé ẹni sínú ewu lè ṣẹlẹ̀. Lábẹ́ òfin ìtọ́jú ìlera tó dájú wà lọ́dọ̀ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ oníṣègùn ìlera ní àwọn ilé ìwòsàn tí ìjọba fọwọ́ sí. Ṣé o ní ìsun ẹ̀jẹ̀ púpọ̀ bí? Ìsàlẹ̀ inú dídùn tó lágbára, ibà tàbí kí ó máa rìn lẹ́yìn tí oyún bá jábọ́ lára rẹ tàbí ìfarapa nínú oyún? Jọ̀wọ́ wá ìrànlọ́wọ́ ìlera lọ́wọ́ akọ́ṣẹ́mọṣẹ́ oníṣègùn ìlera lẹ́sẹ̀kẹsẹ̀.
0: Ìlera rẹ, ẹ̀tọ́ rẹ, ọjọ́ iwájú rẹ ń tàn. Ìkéde wá láti ọwọ́ Alibarika Health Spring Foundation. Tọ́jú ara rẹ.
2: Mọ̀mí ni mọ́mínà tún la màmá kúrò líle.
3: Asalaamu alaikum fún gbogbo Mùsùlùmí òdodo tí ń jẹ̀ràn láti lọ sí ilé Hajj 2027. Ní ìpẹ̀lẹ́ àti ìlànà ìjọba Saudi Arabia àti àjọ Mission Hajj Commission, ọjọ́ tí ìforúkọsílẹ̀ Hajj 2027 tí ó wá sópin ni ogúnjọ́ oṣù kẹsàn-án ọdún 2026. Pẹ̀lú Mukaddam Baasuna Hajj Umrah Service, wọ́n tún ti ń ṣe ètò Umrah olóṣooṣù, Umrah December, Umrah Ramadan 2027. Nísàn díẹ̀ díẹ̀, iléeṣẹ́ Mukaddam Baasuna Hajj Umrah Service ti pe àwọn ibùgbé tó súnmọ́ Masjid al-Haram, Makkah àti Madina, oúnjẹ ilẹ̀ wa. Yàrá ọ̀fẹ́ onígbàdégbà pé bábá iléeṣẹ́ Mukaddam Baasuna Hajj Umrah Service rìnrìn àjò ìtọ́sọ́nà àti iṣẹ́ tó dára láṣe láti ìbẹ̀rẹ̀ títí dé ìparí iṣẹ́ ìrìn àjò yín. Ẹ yára wa forúkọ sílẹ̀ sí Shop No. 1 Ọlọ́yà Shopping Complex Ọjà Bodè nílùú Ìbàdàn. Ẹ pè wá lónìí sórí 08034075325 àti 08123331119. Mukaddam Baasuna Hajj Umrah Service fún ìgbẹ́kẹ̀lé, ìtọ́jú àti ìrìn àjò dìde ilẹ̀ mímọ́.
4: Ó balẹ̀ gbàgẹ̀ ọwọ́lẹ̀ pẹ̀lú Steve. Ìtàkì ògùn bí àwọn Fifty Peters jàdùn lábí ọkùnrin ogun. Gentleman on the Body System ògbóǹtarìgì. Àkànṣe Peters tó bá oríṣiríṣi àìsàn bí 50 nínú àgọ́ ara wọ̀yá àjà. Fifty Peters bẹ̀rẹ̀ tí gbogbo obìnrin tó dá tiẹ̀ mọ̀. Ìmùlẹ̀ àwọn boys tó fẹ́ pẹ́ lórí ẹ̀ tó fẹ́ ṣe nọ́mára. Fifty Peters wà fún gbogbo sisi ológe, ọmọge tó sexy, bọ̀bọ́ àti bàbá tó fẹ́ wà fully active in the order room. Tàbí kó mọ́ lọ́mọge wọlé kó má lè ṣe nọ́mà. Debit ká ṣiṣẹ́ ṣiṣẹ́ kí àti sùn tó wá fẹ́ dogun. Èèwọ̀ ayégbà yẹn ti kọjá o. Step up pẹ̀lú Fifty Peters kó sunrayọ̀ kó fún bébí ẹ tán. Níbikíbi níbi gbogbo àti nígbàkúgbà. Fifty Peters is produced by the 50 Waves Limited. Ẹ sì lè ríra káàkiri gbogbo ibi tí wọ́n ti ń tajà tó jójúlówó. Office address wa ni Lot 3 Light and Craft Building, Basharun, Ibadan. While our head office is at Ojaja Mall, Abraham Adesanya, Ajah, Lagos. To be our distributor, call 0704-318-3929. 50 Peters, NAFDAC Ijolote.
5: Ẹ̀tì yín mélòó gbogbo èèyàn pínlẹ̀ Ọ̀yọ́. White Stone Souvenir ló rán mi sí yín lórí gbogbo èèyàn tó ti lùkan wọ̀lú Ìbàdàn. Tẹ́ nìkan rẹ ṣe tẹ̀sí nílò souvenir lóríṣiríṣi tó jẹ́ original pọ́nbélé. Tẹ́lẹ̀ lò nínú ilé tẹ́lẹ̀ fi sẹ́bùn fáwọn onínáwó gbogbo lọ́jọ́ ayẹyẹ wọn. Bí àríyá gbéyàwó, òkú àgbà, ọjọ́ òbí, ìsílẹ̀ àti fún àwọn ọmọdé. Ká sọ díẹ̀ kẹ́ lè mọ̀ pọ́ jàgídí yapa. High quality stone mix blender. Ìrara ti ń bẹ lórí stone mix blender wa o. Stone mix yam pounder.
6: Àsọ̀sùdìyànlẹ̀ yọ sọ́ka.
5: Back to school items. Souvenir bags. High quality stainless pot. Ti doctor recommend pé ká máa lò nílùú àsìkò yìí. Present iron. Àwọn ògbà lórí lóríṣiríṣi. Abọ́mọ̀fọ́. Serving dish. Rechargeable fans. Gbogbo irinṣẹ́ tó wúlò fẹ́yìn Ketra. Solar fan. Ohun èlò ní kitchen àti nínú ilé. Ó sì wò yín ká bá yín set up kitchen yín. A tún lè bá yín ṣe. Tí gbogbo kọ́lọ̀ ó sì jọra ohun kulẹ̀lẹ̀. For the original souvenir. Gbéra ńlẹ̀ máa lọ sí White Stone Souvenir. Ìdí àpẹ́ Odùdúwà Building. Directly opposite NNPC filling station. Ìdí àpẹ́ Ìbàdàn. Bó rajà lọ́pọ̀ ó lè pè 08069134989 08069134989 White Stone Souvenirs. Débí ọ̀rajà.
7: Bàbá Ìbàrù bá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
8: Dára ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí ń ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrùbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá a ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọlé egun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìróorunsùn déédéé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọnyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọnrin. riri abi ki nkan ba rin kiri are eniyan ara tita abi ko yo ma ko yan loju aya si le ma lu kikiki o tope lodo baba ibaruba oba isanra iyana UBA bank ni mo lete ni badan leyin le baba deribu gangan adoju ko people's get grammar school 08033881008 abi 07018211111 irinse igbalode la kokko fi sayewo fun yin alaafi ara wa ko ni gbadanu bu bi elubo
6: Eko kale o eye eyan wa mo gbagbogba ti yin kini ohun soke la la la si ti pe gbogbo awon toro kan lori oro to ni se pelu eto ilera wa eleyi to nlo lowo lowo ni kan ni la gelu na ti seto 7 FM oke gajoke dokita wa boni e sa kuse lataro nigba ta fe ma so oro to ni se pelu opa eyin pelu egungun eyin ni ijejo te wa sibi a soro nipa bi awon eyan wa papa julo lapa bi ta wa wa ibi won se tete ma nteleyin e se salaye awon kankan atawon kankan atawon kankan eleyi ti o lo pelu e to fi oro fi ma nri be e soro pe fun apere awon mi ti won sise amuni dara ti yo da fun gogbo wa iyun ni awon tailor ni iyun awon fashion designers emi igba mi wa to ye pe mo se ma njoko lori aga ajoko won ti won fi ma ran aso ati bi won ti se ma nteyin ti ki si se odun meta ti ki se odun mefa telomi ile ti wa nbe odun mewo medogun ogun odun a ma fe fa ngba mi ko fe dabi pe eyin e fe te alakogonu eni elekeji pe isowo jeun wa irufe awon nje ta wa ma nje koda ati awon asiko ta ma nje pe lale ngba mi gan pe ti elomi o sese wa ma je ounje to se gbingbim nigba ti le ti su pe idaji abaro kutukutu no ye ke ma jeru awon nje be yo ti sise ko lenu agbo ara wa pe ile ta wa ma fi npanu losan gan on gangan lo ye ka ma je ni ale kitun awon nkan mi to le fa ti yo ni nkan se pelu eto lera eyan ti o fu wa mo tele yin
9: nkan mi to tun le fa ni pe elomi o wa to je pe boya igba to wa ni kekere elomi ti subu o ti ni awon accident kekeke to je pe won kan toju e bo se le toju e nigba yen alakoko ni pe ewo iru ere kan ta awa ma nse nigba ta wa ni kekere bi ka ma funra wa ni ebo leyin ori opa eyin lati ma funra wa ni awon ebo yen nigba ta wa ni kekere sugbon kini yen wa lara nkan to so elomin si ibi to wa leni yi igba yen o ma fi u peniyen ma wa ngba yen sugbon ko ni dabi tori asekere nigba yen egungun wa si strong dada nigba ta ba ndagba o ma bere sini ma bere lowo wa another one ni pe awon mi wa to ye pe won ti ni accident ri to je wu pe won ba won toju e sugbon nitori pe won si kere nigba yen kini yen oni ti ma je yo daada o le je pe nigba teni yen ni accident nigba yen o le je boya oni compressed disc boya disc e ti le po nigba yen sugbon won ba toju e sugbon ko ise pe won decompress kini yen bo nitori pe eni yen si kere nigba yen ara e si ma ma se sugbon igba to ba ti bere si ni gbenu le 50 something 60 ara tin dagba ara ma wa ma bere gbogbo nkan to fi aro ojo e se nitori pe Africa ti nkan o ba se wa a o kin toju ara wa o digba ti nkan ba se wa ka to bere si ni ma sare pe ki la le lo fun kini ti nkan kan ba ti se wa awa ti start engine moto wa laaro
6: ati
9: lo ti wa niyan so bi a se lo igba ewe wa yo so bi a se ri nigba ti a ba bere si ni dagbalagba nitori pe agba o tumo si pe ara wa ti bere si ni gbo die die niyan
6: ara wa ti bere si ni gbo die die niyan awon ta ba fi ojo aye wa se yo salaye lojo ale ki wa lona abayo to ba ti ri pe eyan nte tabi awon kan tan ti e ti ma ni ipe ni ja pe eyin ma ndun won ki lo ma nfa igba mi wa ti awon kan tan jobirin fun apere ti won ba fe se nkan osu won menstrual period won opolopo ma so pe eyin ndun awon se ile na wa lara nkan to le sokunfa ke eyan pada te leyin ore yin ati pe se o to be se ko si nkan kan ta le pe ni jamba nbe nu pe ko birin fe ri nkan osu re ko wa ma so pe eyin lo ndun
9: nkan to sele ni wo pe ta ba nsoro nipa eyin didun
6: Pọ́ọ̀sì
9: máa ń wà reaction dẹ̀ máa ń wà igba mi wa to je pe a ma nfi course sile a ma lo toju reaction pe nkan to fa kini yen gongongongon a ma fi sile sugbon ibi to ndun wa yen gongon la ma lo ma mojuto ni opolopo igba de ni yi ese le ma dunyan ko je wi pe eyin ni isoro yen ti wa igba mi wa to je pe pinch nerves o ma nsele ti joint ara kan ta mu isan kan mole o le je nigba te yan sun lowo ni eyan fe yi ara e pada ti isan kan ti bo si abe joint kan o de ti mu mole e ma ri pe elomi ma ji o ma so pe orun oun sun le orun iru kini yen igba te yan fe yi loru to fe yi ara pada ni kini yen ma nsele to ba ji la ro orun ba bere si ni ma dun sugbon ti orun didun yen to ba ti le koja 2 days ko kin se minor mo body e ma toju e within 48 hours
6: e sa so pe ara ni o sa toju ara
9: body ise
6: awon igbagbo teyin mo to ni mo to lagba o pe ara ni o to toju ara
9: iyato to wa laarin eniyan ati generator abi moto niyan ti nkan kan ma baje lara moto a o yo kuro a o fi mi sini sugbon to nkan kan ba baje lara eyan to ba tin di kudie kudie olohun ti fi sibe lati le wo ara esun nigba te ba ti fun teyan ma ti le tele awon ipa to ye ke eyan tele teyan de ti prevent ara e ori ibi ta wa an soro nipa eyin didun pe kini awon nkan to le fa to ye pe igba teyan ba dagba eyan mama ni iriri eyin didun awon nkan to ma nfa ni pe a ri pe ati so ni ose to lo pe igbe aye ta ba gbe o ni nkan se pelu igba ti a ba ti dagba
6: e so be o le fi so awon ti won ma ranso
9: iso ise ti a ba tun se na o tun ni nkan se pelu igba ti a ba dagba ka de gbianju ka ma je kikini yen wo wa mole ka to wa ona bayo si ko se igba to ba ti wo yan mole ni keyan sese wa ma sare ko kin rorun mo oro kin rorun bi igba ti ko ti dun yin pupo te si le gbe ese yin te si le gbe owo yin lo sibi ti e ti le se nkan ta fin so fa awon eyan ni pe opa eyin ti to yi e je ka ka mu lokunkun dun tori pe opa eyin ta n soro nipa e yi o dabi absorber moto ni ti absorber moto ba da bi moto yen se mama lo ninu gallop o ma yato sugbon ti absorber yen ba ti bere si ni baje bi moto yen se mama dun eyin gan ti mo pe nkan kan ti se owo moto yi so opa eyin ta wa na o ni kan ni pillar ara wa that's the only pillar we have o ni pillar ara wa to gbe wa duro opo mu lero ta wa ni
6: ni opa eyin
9: ni opa eyin wa
6: nigba te wa so pe opa eyin ki mo se nkan teyan mo le foju ri be eyan kan mo pe opa wa ni bi ara ni loto e apejuwe re asi pe eyan le mo pe loto nkan kan se gborogbon bi ati nu awon aworan ta ti mo nri bo lo se wa rorun iwosan re se wa rorun lai ni si bi abere abi pe boya won tun ba ni san cement mo nkan nkan doctor mo rerin o iti ma awon eyan kan lai mama ni temi ma fi rerin
9: awon ojogbon kan so kini kan o so pe stretching of the body o ni awon kan to ma nse stretching ara stretching of the body teyan ba ti stretch ara e o ni bo se ma nse teyan ma stretch ara e tabi to ba se exercise o fi bi 3 years kan ojo aye o hard mo exercise
6: roni
9: toto
6: se pe ere idaraya
9: ere idaraya
6: pe foke esjo fe ri kan mo eyan le jo lose to long
9: o fi 3 years o fi kun ojo to fe lo laye sugbon to
6: se teyan ba ti se
9: teyan ba se eyan fi bi odun meta kun ojo aye tori pe
6: se teyan ba se lojojumo
9: habits ni to ba ti di habit
6: to ti moyan la
9: ko pa dondo ke ma rin ni titi e le play orin to ba wu yin e play orin to ba wu yin e jo ke lagun di e lo we ke lo sun e se ni role ni o daju
6: role lo daju
9: e se ni role ke jo dada to ba je eni orin to ba ti wu yin
6: to sa jonu te ora ma o mi bayi
9: e le ma mi titi te ma fi lagun e be best exercise e role lo daju tori e ma lo we e de ma lo sun ni sugbon te ba se exercise laaro e ma lo we
6: na
9: lo
6: bi se
9: so irole yen te ti se tan e wa jo ijo yen dada o le ma ju boya bi 20-25 minutes lo e bu mi sara e de lo jeun e lo sun
6: awon kan ma ni isoro to ye pe I kin le gba pa kin le gbese kini kan to ni se pelu ope yin se o lo pelu ope yin sa tori e ti so na le kan pe ope yin ni opo to gbe gbogbo ara duro
9: o lo pelu ope yin
6: ṣugbọn elomi wa tun ni le gbowo ni le gbese na
9: e je kin so kini kan fun yin center of nervous system opolo wa ni sheri te ba ri eni ti o le dan owo egbe te ba fowo kan owo yen e ri pe iṣan wa nbe egungun wa nbe bi teyin te le gbe tin ṣugbọn brain e o so fun pe o le dagbe so information lati
6: brain e o so fun
9: brain e o gba
6: maye opo lori re o so fun pe le da owo nbe
9: brain lo ma nse ise yen connection gbogbo ara wa patapata ise spinal cord ni ise spinal cord lo ma translate lo ma so pe oya finger gbe lai se ti opa eyin ta n soro ah ni le da finger eyo kan gbe bayi o ye gbe finger e ko ni da gbe
6: ika eyo kan soso
9: ko sese opa eyin wa ti to ba ni iyu o le affect breathing wa ba se ni emi eyan ise opa eyin ko ma kin se kekere so ti nkan kan ba ti le se opa eyin yi wa lati wa pupo lara awon to n so pe orunkun dun awon tori o po ni tani isin won so pe orunkun gan elomi ma so pe abese lo nta
6: o ni won so pe bo ni oro bata eyi si wa so lose to lo wipa to wa je pe bata giga ti opolopo awo obirin ti a ma so pe orunkun dun wa nwo pe olofa ti ese fi ndun yan ko a tun mo so pe gbogbo obirin lagbaye o ni ese o fi saba
9: awon mi won to ye pe won owo bata giga ri won den ni same problem yi ko se gbogbo obirin lo nwo bata giga
6: beni
9: so won den ni problem ta n soro nipa eyi nkan temi ma n so ni pe ti eyan ba ti bere si ni ri orunkun dun nkan meji lo ma n sele alakoko ni pe ko je pe misalignment lati tibia ati fibula egungun meji to pade ni bi orunkun yen o ma n ye o ma n ye nigba mi
6: se teyan ba ni jamba
9: no igba mi wa to ye pe eyan kan ma sleep ese boya o n bo lati bi ko ese iyo o de ma fun fi rub wo are de ma ya ṣugbọn igba to ba ya lo mama bere si ni ma bere bere lowo e ibe yen mama dun so ti tibia ati fibula yen to ba ye won ma da pada sibe ṣugbọn ti o ba je pe oke bi hip ibi badi lo ndun yan awon ma so fun yan pe keni yen ko gbianju lati lo ye lumbosacra
6: lumbosacra ida
9: lumbosacra ni toro n lo gbe ibadi duro e de ma ri pe pupo lara awon okunrin lo ma n complain nipa eyin ri didun yi o po ju laarin okunrin ti won ma n so pe eyin dun awon eyin to n dun yin yen igba mi wa to je pe ko kin se jedi jedi o igba mi wa to je pe
6: tori jedi la wa gbagbo pe o ni o
9: ko kin se jedi jedi igba mi wa to je pe ko kin se jedi jedi o ni awon exercise teyan le se to je pe eni ti eyin yen ba n dun to ma easy tension eyin didun yen
6: ti o ni dun to bi bo se n dun tele tele
9: ko ni dun ko ni dun mo die die to ba ti bere si ni se exercise yen a kan ri pe
6: kini yen lo
9: o lo o lo die die die igba mi wa to je pe elomi wa to je pe o gba ewu e o ti mo ti isun e ti fa o ti fa
6: se o ti ma n je ki isan
9: ara to ba ti poju se mo pe gbogbo nkan lo ni limit ti e elomi wa to je pe o le mu weya bi goro re re re e ti understand
6: ti o sa pa temu re
9: ti eyan si kere o fe se gbogbo nkan tawon eyan n se so igba to ba dagba e ma ri pe iṣan yẹn ti fa iṣan yẹn tó bá fa báyìí ní ẹyìn ẹsẹ wọn ẹ máa rí tẹ bá ti fọwọ́ pin iṣan yẹn máa ràn gan ó ti máa dàbí rọ́bà band bígbà tó fẹ́ já so ó ń sọ pé nǹkan kan ṣẹlẹ̀ sí iṣan yẹn nínú nìyẹn ara iṣan yẹn ò yá ara iṣan yẹn ò yá.
6: Dókítà ibi tẹ́ ẹ wá dé dúró mo fẹ́ kí ẹ ṣàlàyé ẹ sí ẹ̀mọ̀dí tí mo fi sọ bẹ́ẹ̀ ni pé ẹnìkan tí bóyá nígbà ìwé rẹ̀ gẹ́gẹ́ bí ẹ ṣe sọ bí àpẹẹrẹ pé ó ti máa ń da gáyà tó máa mú nǹkan tó ń ṣe fàájì tiẹ̀ pé ó da àwa náà ṣáwà ń bẹ́ẹ̀ ẹ ṣáàjẹ́ ká jọ ṣe fàájì gbọ́ngbà tó wá di àkókò kan tí iṣan ara iṣan ẹsẹ̀ àbí bóyá tara àbí nǹkan kan ní iṣan yẹn ó lè máa fẹ́ máa fà á kí wá ni tírú onítọ̀hún lè ṣe sáwọn pé ó mú nǹkan ni lọ̀rọ̀ fi rí bẹ́ẹ̀ kí ni ó mú ọ̀dà àbáyọ wá bá òun torí àwọn kan sọ pé ẹ já fi pọ́ọ̀tì ẹ̀ èèyàn fi kíní pọ́ọ̀tì ẹ̀ kó ti yẹ yín ẹ má jẹ́ fi gbogbo ẹnu sọ́tọ̀ lórí afẹ́fẹ́ lọ́wọ́ dìá kíní kan la fi máa ń pọ́ọ̀tì kíní kan fúnra wọn bó bá ti fẹ́ ṣe pé kíní ẹ tún fi pọ́ọ̀tì ẹ̀ ṣerú yẹn tún lè tún ṣiṣẹ́ mọ́.
9: ẹyin ẹ ò lè ṣiṣẹ́ mọ́
6: kò lè ṣiṣẹ́ mọ́
9: ẹyin ẹ wo kinní kan wà tí wọ́n máa ń ṣe ní orílẹ̀-èdè China ẹni tó bá máa ní stroke ní next year a kàn fi ṣe àpèjúwe iṣan ọrùn ẹ tẹ bá ti fọwọ́ kan tapa ibi bíi àti tapa ibi bíi en to ba mo nipa ati mo pe eni yi o ko ni pe subu tori pe a kan ma nsoro pe enikan subu lule o ni stroke ni stroke ti ma wa lara bi 4 years keni yen to subu o o ti ma ma send the signal o ti ma ma so fun yin pe mo nbo o ti ma ma kanlekun
6: bi iru awon signal wo
9: awon orisirisi o po apere ni pe ki abala ori kan ma foyan o wa lara e iyen so fun wa pe eje tun wa lati inu okan lo sinu opolo ko to nkan mo igba mi wa to je pe nerve yen o ti burst so nigba ti e ba ti fowo kan iso yen e ti ma ri pe iso yen ti ran o ti le sugbon nipase igba mi wa to je pe kini kan wa tan ma npe ni blood lipid ti o je ki eje koja ninu ara igba mi wa to je pe wiwo iso yen lasan o le ran eniyan lowo nigba to ba wo iso yen to ba ti rara fowo wo iso yen sisale die bi mo se nso lo le nkan pe stroke o ti ma wa lara
6: e so be
9: ta ti ma send the signal pe ara bi mo nbo o mo nbo o sugbon a o kin ko bi ara si e kan na teni e ba wa subu won ni o subu lana ana ko lo ti subu o ti subu tipe o
6: tipe ninu ago ara
9: o ti subu tipe ara yen kan duro de excuse kan
6: ko
9: fi kewo
6: ti o fi wa dawo le gidi
9: ko fi kewo ni major problem ni pe ti eje o ba tun ti wa raye koja ti o ba ti si blood circulation wa lati wa ti eje o ba ti raye koja lo si bi to ye ko de wa lati de ba ara yen o
6: won le yan se wa mo pe eje o koja lo si to ye ko de
9: ti yan ma ri ma wa bi paja abe se ntami ese n kuriri e kan gbese yen duro bayi o ti nda bi gba to pe ese yen eje o de be mo o n so fun yin pe wahala wa lara wa tori pe irin ajo ti eje fe rin lara wa to fe gba koja o ti po ona to fe rin o po gan o po ju
6: ka sa wa laafia o na ni koko eleyi ti eto ta pe ni ilera wa to fi wa ni kan lagelu 96.7 fm oke gajoke te ba wa gbadun e daada lale e se tun ja ka pade lose to nbo o gbojo aye wa a ni lonu nira ibi to to lati lo e je ka lo be modo awon akose mose na ni awon si won mo npa egun ara awon si won mo npa era ara awon si won mo npa gbogbo tinu ara iyun ni ti abani ipenija ka bi keji lori awon isan to nse wa lagba olorun eledumare isan la bi ko ni da wa gunle o dokita wa eseun gan ta pe yin te wa dokita to tin ba wa so lati bi je dogun na ni dokita James Olaniyan ti won je akose mose nipa bi ati se nto egungun eyin ti yo fi duro daada de gbogbo baradi e lai se pe boya eyan ni jamba oko ni o ehn egun eyin ko se daada iru ise si awon dokita wa ti won kon pare nanu ni lagba olohun e ma mo se dokita e ba mi ki awon ara ile le kan si
9: gbogbo ara ile mu kin o igba mi te wa tuti pe yin bayi mo ma ma sare bo
6: dokita lawon ma sare bo ni e seun gan ni adupe amo kini ohun lore loruko awon alase nikan ni bi ta wa yi akin a si mo riri yin alu yin logo enu wipe ape yin eje wa nja si ti wa dijo mejo tetun lanfani ati ma pade wa lori eto ta pe ni ilera wa nikan ni lagelu 96.7 fm oke gajoke yi fola shade ajala loruko ti mo nje o ero abare ni soro ile tele pe wa si o na ni 0916064891 le kan si 0916064891 te ba lo nkan te fe ba wa so amo riri yin pe wa nbe pelu wa o orun ayo lasisun la se edumare kaye layo ka pade ni re e seun te n gbo wa.

106.7. La Gelu FM, Jagaba Goboretio, Maron Wancho.

0: kábíyèsí ọlọ́run ọlọ́run ó ṣe kábíyèsí rẹ adúgbò ọjọ́ ìgbani kábíyèsí rẹ ọlọ́run tó ń jẹ́ èmi ni ògbèjà kẹ́dùn oníjà kábíyèsí rẹ ọlọ́run tó ní àánú lọ́dọ̀ kábíyèsí rẹ ìwọ náà ni o ìwọ náà ni kò sí ẹlòmíì tó sọ pé òun ni ìwọ ni òní ni ọjọ́ tí a mọ̀ sí ọjọ́ tó tún yàtọ̀ nínú oṣù tó jẹ́ pé wẹ́rẹ́wẹ́rẹ́ wọ́n tán lọ oṣù kẹjọ ni o oṣù kẹjọ ni bọ́ọ̀sì tán àbọ̀ oṣù kẹsàn-án ọlọ́run ò ṣe tó dá èmi àti àwọn tí ń gbọ́ mi tó dá wa sí di ọjọ́ òní torí kò sí ẹlòmíì lẹ́yìn rẹ̀ lórúkọ ọba tó ní rírò tí mo wà yìí ọba ẹ̀kẹ́ni olùbàdàn tilẹ̀ ìbàdàn ọba muritala adébáyọ̀ àkàndé mo kí n pé ẹ̀ka alẹ́ ọlọ́run ni o ẹnìkankan kọ́ lágilu ni o splash ni o túndé ọláwọ olùgá wa àtòkè àtilẹ̀ túndé ọláwọ ni òun náà sì kọ́ ọlọ́run ọba lóde ibẹ̀ mú tá a fi lọ sókè rédíò pọ̀ gan o rédíò pọ̀ gan mi lè sọ pé gbogbo ayé ló ń gbọ́ mi torí àwọn rédíò mi ń bẹ tí ẹ sì ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ tá a wá lè mi tí sọ pé gbogbo ayé ló ń gbọ́ mi àwọn tí ẹ ń gbọ́ mi ẹ káàbọ̀ sórí ètò láyé ìjọhún torí ọlọ́run ni èèyàn kọ́ kenneth kebugi ló ń ṣe ọ̀gá wa ńlá gèlú pẹ̀lú gbẹ̀ngàn láìwọlá ọ̀dọ́mọdé aláìlójú tì tí wọ́n jẹ́ pé àwọn tó bá ti jù lọ ó máa ń bọ̀wọ̀ fún wọn àti òun gangan bá tún jù lọ èèyàn ò lè mọ̀ ó ń bọ̀wọ̀ fún wọn torí ọlọ́run ni òun náà sì mọ̀ pé ọlọ́run agbára àwọn kọ́ èèyàn pọ̀ gan mo kí amojú ẹ̀rọ mi lálẹ́ tòní adémọlá asís ó ń bẹ pẹ̀lú mi adémọlá asís odó tì mí ó sì wà pẹ̀lú mi àwọn sẹ́ńbẹ́ lẹ́nu ìlóró kàṣíìmù àti àwọn yòókù mo kí yín o ètò láyé john ti bẹ̀rẹ̀ lórí ètò lálẹ́ tòní àwọn nkankan àti nkankan tó tún yàtọ̀ síra wọn ẹ̀gbọ́n lálẹ́ tòní torí gbogbo ẹ̀gbùgbẹ̀ agbára kọ́ ọlọ́run nìkan ni ó ní agbára lọ́dọ̀ akinlóye olùmìdí lorúkọ mi akin ọmọ akin lójúde olúyọ̀lé àwọn míì àpè ní akin kan báyìí nígbà náà lọ́run akin kan báyìí èmi náà sọ pé mi kọ́ ọlọ́run ni torí wẹ́rẹ́ bí orin alájì rẹ̀ sídìí àǹdé tó ní wẹ́rẹ́ ẹ̀dọ́ òdebi tó ń lọ wẹ́rẹ́ ẹ̀dọ́ òdebi tó ń lọ ètò ti bẹ̀rẹ̀ adémọlá sì sùn mí síwájú mo sì ń bọ̀.
1: yóò dání a lè báyé da yóò yìí.

0: The Independence Money Gift still try that for you. Now for October 1st, we go do the draw. Terms and conditions, they'll be.
1: Ṣe ń lọ ètò tó ń lani lọ́yẹ̀ lórí ohun gbogbo tó ń ṣẹlẹ̀ lẹ́ka ìjọba lórí ọ̀rọ̀ òṣèlú bó ṣe ń lọ túlẹ̀tò tí ó máa dé sí gbọ́n yín níkànnì lágẹ̀lú 96.7 FM òkè gájú òkè lọ́jọ́ sátidé ọ̀sẹ̀ yìí ni o fún wa ló ṣe ń lọ gbogbo ẹ̀ ó dinú ètò tá a pè ní bó ṣe ń lọ atọ́kùn yín ó ti wà ń kalẹ̀ tèmi táyọ̀ òye ládùn ààbò ọ̀rọ̀ ni ètò bó ṣe ń lọ níkànnì lágẹ̀lú 96.7 FM òkè gájú òkè ìkànnì lágẹ̀lú ti sátidé yìí ó tún máa

0: nítorí ọjọ́ sáré ni àwọn olójọ bíi oṣù kẹjọ wọ́n ti wà lórí fóònù wọn ti rò pé kí n sọ pé guest ready wọlé bẹ́ẹ̀ ni oṣù kẹjọ ni yẹ ń gba ìpè kan sí méjì sí nípa àfìlà máa sàn gba gèlè nígbà ọba ya o nípa àfìlà hello yes ma hello ọ̀tọ̀ nìyàn téèyàn wọ́n sọ pé wọ́n kó fìlà wọn àbúrò kú lẹ̀ náà bá kó lẹ̀ ètí ẹ̀ ò bá mú àwọn ọkọ ò ní síbẹ̀ o àmọ́ tí ó bá mú òun ni ọkọ rẹ̀ èèyàn mo ṣe ń bọ̀ lórí ẹ̀ fìlà gígẹ̀ fìlà dídé ó nítumọ̀ ó ní mo sọ fìlà dídé fìlà gígẹ̀ ó nítumọ̀ ṣe ẹ gbọ́n tí mò ń wí téèyàn bá dé fìlà ó ní mo dé sórí yìí sọ́wọ́ àlàáfíà ó nítumọ̀ kan béèyàn bá dé sọ́wọ́ ọ̀tún ó nítumọ̀ kan téèyàn bá dé sí iwájú ó nítumọ̀ kan téèyàn bá dé sẹ́yìn ó nítumọ̀ kan láyé john àyà bàbá wọn sì mọ̀ túmọ̀ rẹ̀ ó ní mo béèrè lọ́wọ́.
1: mo sì ń bọ̀
0: àwọn àgbàlagbà wo ni mo fẹ́ kí wọ́n kọ́ àwọ̀ ọ̀dọ́ bí a ṣe dé fìlà.
1: Ẹ
0: ló ma
1: Prince Alaita
0: Prince
1: out of radio
0: ọ̀yà
1: ìlọ́wọ́ ọ̀tún o ni ẹni tó níyàwó ní tán bá ti rí wọn ó kí ó béèrè ìyàwó ó sì béèrè àwọn ọmọ ìlọ́wọ́ òsì ìyẹn o ni ẹni tí kò níyàwó ní ọ̀dọ́ ni.
0: Ẹ ló ma
1: Ẹ ló sà
0: ibi ẹrù sínú ó dà mo ti gbọ́ amí tó ń ka ilẹ̀kùn gbàgbàgbà wọ́n fẹ́ sọ̀rọ̀ kí ni tó máa fìlà wọ́n èdè ṣeré ọ̀tún àti àlàáfíà.
2: Tí mo ní ọba ara rẹ̀.
0: Ẹ̀lú. Ìtẹ́ ni ọba ẹ̀rà yóò sì lọ rà.
2: Ẹ̀lú.
0: Ìdí rédíò lẹwà rédíò sọ̀rọ̀ rédíò yín sọ̀rọ̀.
2: mo ti pa báyìí mo ti hello ẹ káàlẹ.
0: Hello sir ẹ káàlẹ.
2: Ẹ kú ètò.
0: Yes sir.
2: Ọlọ́run máa bá wa tó ojú òní tí wà o.
0: Àmì.
2: Ṣé ẹ rí èyí ò ṣe ṣe pé n tó lọ jìnà. Ọ̀rẹ́ rẹ ní sọ̀rọ̀ o ṣùgbọ́n jẹ́ n kọ́kọ́ sọ tí mo fẹ́ sọ iná. Ṣé ẹ rí fìlà apá òsì dìde ni ẹni tó ti níyàwó. Bí gbogbo yóò ti ẹ̀ yé gbogbo èèyàn yusuf fi kọrin.
0: Yusuf látọjú ọ̀yà.
2: Ó ní tásìyàn bí bá tó bá ń lọ sóde àrẹ̀mú bá tó bá ń lọ sóde amúyàwó ẹ̀ dániyàn fi sí iye ẹgbẹ́ òsì.

0: Ọláyìnde Ọ̀tún Arúlógún Asípa Agúgù òun ló ń sọ̀rọ̀.
1: Ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀
0: Ọ̀tún Balógun Arúlógún.
1: Ó yé mi Ọ̀tún Balógun Arúlógún Ọ̀tún Baálẹ̀ Arúlógún Ònù.
0: Ọ̀tún Baálẹ̀ Arúlógún.
1: Gbàǹkà Balógun lẹ̀ Ìbàdàn kọ́.
0: Bàbá ń bẹ láàfin rẹ̀. Bàbá ń bẹ ń bẹ̀.
1: Tí òye rẹ̀ ó sùn láìpẹ́.
0: Ààrẹ ẹgbẹ́ ọmọ.
1: Ààrẹ
0: ẹgbẹ́ ọmọ Balógun lẹ̀ Ìbàdàn.
1: Ẹ̀ṣẹ̀. Eré mà kọ kì í máa ṣe eré àmọ́ nǹkan yìí ó di ìsìn ìyẹn lè wọ 70 ó lè wọ 80 ó lè wọ 90 kó mọ̀ mọ́ bíi tí wọ́n ń dé fìlà sí bẹ́ẹ̀ ni. Ẹ lóhun ẹ mọ̀ kálẹ̀ táwọn àmì o.
2: Afis Adékúnlé. Ẹdẹ
1: Mapo Arogun ní ìpínlẹ̀ Ọ̀ṣun mọ́ ni.
2: Bẹ́ẹ̀ni.
1: Ọ̀yà ẹ bá ni dá sí gbóò ni ẹ ṣe ń dé fìlà.
2: Ọ̀rọ̀ ní sọ̀rọ̀ tí a ń sọ yìí apá àlàáfíà tó jẹ́ apó òsì ní àbá dé fìlà sí bẹ́ẹ̀ ẹni tó ti níyàwó nílé ni.
1: Wọ́n
2: béèrè pé ìyàwó rẹ̀ kọ́. Apá ọ̀tún ẹni ò níyàwó.
1: Àpọ́n ni.
2: Tí èèyàn bá gẹ̀ síwájú ó yé wa pé àwọn tí wọ́n máa ń wá kọ́sọ́ngbónú àwọn tó yọ yàn rẹ̀ àwọn
1: kọ́sọ́ngbó.
2: So tí èèyàn bá gẹ̀ sẹ́yìn nínú wa sẹ́ni o sẹ́ni iṣẹ́ tí ń bá yín ṣe ẹni tẹ̀yìn jẹ́ tọ́nà òun kò ní kankan ṣe kì í ṣe tán pàápàá.
1: Ibi ọba lè jásí ọ jásí ni.
2: Òun ti sọ́gùn lọ́wọ́ ni. Ó ṣe yé mi ṣe mọ̀ ẹ́ pé òṣèlú rẹ̀ ti rẹ̀.
1: Àmì.
2: Láti kúnlé látẹ̀tẹ̀.
1: Ẹ ṣe. Kì í máa ṣe eré. Àwọn bàbá wa wọ́n gbìyànjú pọ̀. Wọ́n tó fa ayé lẹ̀. Àwọn ìyá wa gbìyànjú. Wọ́n tó fi ayé lẹ̀. Gèlè wíwé náà nítumọ̀. Bẹ́ẹ̀ ni. Wọ́n kẹ́lẹ̀ kó wáá sí fún ọ. Hello.
3: Kò ní bàjẹ́ pé sà.
1: Àmì.
3: Yàbẹ̀ ká yà wá ó parun.
1: Kò dáa. Àbí ajé ọparun. Sọlẹ̀ parun.
3: Bí yóò ní ta lágbára ọlọ́run.
1: Sẹ́fi ọ kájẹ́ ọparun ni.
3: Wòlíì tó ń kìlọ̀ ìwà ló sọ̀rọ̀.
1: Wòlíì tó ń kìlọ̀ ìwà.
3: Sámẹ́lì ibi tó yọ ọmọ ìyá.
1: Ọmọ ẹ̀ṣẹ̀ ẹja gbọ́.
3: Gbogbo ìgbà ni mo máa ń yìnyín tí mo máa ń súre fún yín. Torí ẹ̀fẹ̀ káṣí àwa ò parun rárá.
1: Kò dáa.
3: Ojú òsì ní tèyí o.
1: Àmì.
3: Tí ẹ̀rọ mọ́tẹ́ yẹn bá ti gbọ́ ìfìlà. Ẹ ti pé tí ìyàwó àtọkọ́ bá fẹ́ jókòó. Ọwọ́ òsì ni ìyàwó máa ń jókòó.
1: Bẹ́ẹ̀ ni di ìsìn.
3: Tó bá dẹni tó bá fẹ́ tápa pẹ̀lú ìyàwó ẹ̀. Ọwọ́ ọ̀tún ló máa fi gbà nígbàkúgbà.
1: Tó
3: tí ọkọ bá ti wà tó dé fìlà. Tó yí ẹgbẹ́ kan ẹ̀ ní ọwọ́ òsì yẹ. Ó ti wà kan fi pẹ̀lú ìyàwó ni ẹ. Kò ní ìdúró ẹ̀yẹ̀ máa ní àìfòrúkà hàn. Mà ṣe ìyàwó tímátímá tó fẹ́ràn lélẹ̀. Oníbàjẹ́ fún yín ó ti yé yín jù.
1: Ẹ̀ṣẹ̀.
3: Ẹ mọ̀ pé mo ń gbọ́ yín lórí agbègbè yín.
1: Ẹ̀ṣẹ̀.
3: Ayé yín ò ní bàjẹ́.
1: Àmì àtẹ̀yìn náà. Ìtumọ̀ rẹ̀ ni pé bí èèyàn bá dé fìlà sọ̀wọ́ àlàáfíà tó gẹ̀ sọ̀wọ́ àlàáfíà ìtumọ̀ ni pé mo ti níyàwó nílé a sì wà ní àlàáfíà ilé wo sí ìdàrú àwọn màmá wa gan wọ́n máa tún ṣe fún ọkọ wọn pé ń bolo adéfìlà síhun ẹgbẹ́ àlàáfíà ni ó dé sí tó bá jọwọ́ ọ̀tún ni kì í níyàwó ni o tàbí kí ìyàwó rẹ̀ ó ti lọ bí wọ́n bá níyàwó yóò lè sọ̀wọ́ àlàáfíà tó bá dé sí ọwọ́ ọ̀tún kì í níyàwó ẹ̀dọ́ ẹnìkan kalẹ̀ fún gbàgbàgbà kí n tó pè jálẹ̀. Hello.
4: Àlàáfíà fẹ́
1: tó ń pè.
4: Orúkọ tèmi ni ọmọ ọba gbẹ̀ngàn gbajúmọ̀ aṣíwájú pátápátá ká
1: láti dàrẹ́
4: ìbàdàn ẹ̀kúnṣe ọ̀pẹ̀lẹ́ màmá ṣe.
1: Àmì.
4: Ṣé ló gbé tó fi yé wa rí. ẹ má jà pọ ọpọ wa àmọ o èmi gan bẹ ẹnìkan bóun máa dé sọtún bó sì máa tún dé padà sọwọ sí ó ti mọra ni o ṣe mọ n téèyàn bá mọ ìṣọgbọn tẹyàn fẹ ta sí o wọn ṣe wá kọ wa lálẹ nísìnyí a ti lọpọlọpọ pẹ kó ṣe ọpọlọ
1: ẹ
4: máa mọ ètò ṣe àwọn aráàlú ni wọn ní gbàgbé yín o ọ̀rọ̀ yóò sì ní wá lójú dàgbára dàbí lágbára lọ́wọ́ mi ní ìmọ̀ rẹ̀
1: ami ami
4: e ma la nigba gbogbo gbogbo ojo
1: ami
4: e ma ma so ara yo si ni so ngbo
1: ami ami
4: mo gbadun tare lepo lepo ojo mejo na ajo wa ni lagba olohun
1: ojo ni si wa
4: iko ni pe ni kankan na gbogbo
1: ami ami
4: ala ti afere to
1: ala fi afeyin na te pe wole se mo pe teyan ba ti mo nkan eyan o ni mo na ni teyan ba si ti mo o tun le ma ba to ma jiyan eni ka to kale kun ngbo hello
5: aki mama aki
1: e ma kale
5: e ku ito
1: ta lo wa nbe
5: ayaji ayaji meji adi yema awa la re roja mo ni se
1: are bi mu ake alaji oladi meji
5: adi yema
1: adi yema oya oya
5: e seri e te so la le iwaju le ma lo e ni le
1: ami ami
5: ẹgbẹ́ bẹ́ẹ̀ sí wíwé kárẹ̀ ohun ọ̀pọ̀lọpọ̀ ẹlù kò yí ọ̀pọ̀lọpọ̀ ẹlù míì ṣùgbọ́n ọlọ́gbọ́n fi yí ṣàánú wa ṣe ilẹ̀ yorùbá ẹ̀rí ṣiṣẹ́ o.
1: àmì àmì.
5: ògbúrú wà kí n kọ́ o.
1: ọ̀nbẹ lálàáfíà ìkejì mi
5: nù. àlàáfíà náà lẹ́nu wa o.
1: àmì àmì.
5: làlàhùlà.
1: wàlá kùwàtà. torí ààrẹ ọjọ́ mọ́sọ́lọ́kùn yẹ ń yálé àwọn ọlọ́jọ́ òbí ọ̀dà yẹ ń kọ́ lọ́wọ́ ọjà náà.
6: Splash FM Media Academy, a citadel of media knowledge, flying higher in the space of broadcasting with the wings of professionalism and integrity. Check out our products, their eloquent testimonies in the media world.
7: Hello people, my name is Feromi Oladejo. I'm highly delighted to be one of the graduates of Splash FM Media Academy. I was taught on how to become a professional broadcaster.
8: I am Raphael Akemi. I am privileged to attend Splash Media Academy, where my potentials were discovered and refined by our tutors.
9: Hello guys, Nkechi Adeniranye. I am happy to be a product of Splash FM Media Academy because my eyes were opened to the standard of broadcasting during training with even the theory and practical aspects. I would recommend Splash FM Training Academy if you want to learn the nitty-gritty of broadcasting.
6: And you also do not want to waste that raw talent you got. Make it refined and polished at Splash FM Media Academy. Within 10 weeks, we will train you on how to become a professional broadcaster. Pick up a form today at Splash FM Media Academy, White House, Fenile, Ibadan. Telephone 0807-112-4000. 0807-112-4000. New session will soon commence.

0: lọ́jọ́ wọn ni. Èmi Olórun yóò tó balẹ̀ àwọn ìránṣẹ́ pẹ̀lú gbogbo òṣìṣẹ́ nínú ìjọ Ọlọ́run láàrin ọjọ́ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀. Bẹ̀rẹ̀ láti Wednesday 12 Friday 14th August 2026. Pẹ̀lú ìpè Ọlọ́run ló dájú lórí ìránṣẹ́ Prophet Akinbíyìmá 2026 Apostolic Meeting. Ìwọ náà darapọ̀ wá gbàgbára Ọlọ́run fún iṣẹ́ pàtàkì tó wà níwájú rẹ̀. Kí ewu àkókò yìí má baà kó dànù. Ìwọ náà ò lè ṣèdàyọ̀. Ọjọ́ Wednesday 12 Friday 14th August 2026 láàgùn mẹ́sàn-án òwúrọ̀ 9 AM. This is more than a meeting, it is a divine encounter with God through his anointed servant Prophet Akinbíyìmá 2026 Apostolic Meeting. Ọjọ́ Wednesday 12 be Friday 14th August ni láàgùn mẹ́sàn-án òwúrọ̀. Lẹ́mi Olórun yóò fún ma balẹ̀ gbogbo àwọn ikọ̀ rẹ̀ àtòṣìṣẹ́ nínú ìjọrò wọn lágbára. Gbogbo ẹ̀ ni Christ Power Buster Adégbàyí Ife Ibadan Express Road Ibadan Eagles Association of Ministers ló ṣàgbátẹrù ẹ̀. Ìwọ náà wà gbàgbára kó o lè ṣe tayọ.
1: Lagilu FM 96.7.

0: tí àfẹ́là ọjọ́ lágbára ọlọ́mọ làṣínú rere ni ìdààmú ìfòró ní dé bá yín kò ní dé bá wa náà láṣìdùmarè aláyè rashid ayinde merengue doctor bẹ́ẹ̀ ni torí àwọn nǹkan kọ̀ọ̀kan àwọn bẹ́ẹ̀dì ìṣìn wọ́n sì ń kọrin tó ń mú ọ̀pọ̀lọ dání bẹ́ẹ̀ ni dìṣìn grandpa ni wọ́n wẹ́rẹ́ aláyè rashid ayinde merengue tí bá ní aláyè rashid ń tayé kọ́rẹ́sì náà bẹ́ẹ̀ ni aláàjì wàṣíù àyìnlá kàràṣì ọ̀run re aláàjì yàǹdà sàwábà gbogbo àwọn tí mò ń sọ yìí tipẹ́tipẹ́ ni ọ̀dà àwọn ọlọ́jọ̀bí ẹ̀já múralẹ̀ kò dé ní ìtumọ̀ àtẹ̀tí mo ti lórí facebook ti lágẹ̀lú alaba yusuf múri wọn bàbá akọ múri wọn wọn ni ẹkú ètò ọpọlọ ní kò ní dàrú o láti charity bus stop òkè odò kúdẹ ti ìbàdàn bẹ́ẹ̀ ni adébọ́jẹ yusuf múri wọn mama wa alájà yàbíjẹ lẹ́gùsí múri wọn adébọ́jẹ yusuf ọládé méjì múri wọn adéwùmí kásìm adékàs ẹ̀ka alẹ́ o wọn ni ẹkú ètò sá ọlọ́run yóò máa bá yín ṣe from new ghana ayọ̀mídé onímọ̀tò láti ìlànà látẹ̀ wọn ni pé ẹkú iṣẹ́ ọpọlọ ayọ̀mídé onímọ̀tò láti ìlànà látẹ̀ ẹ̀ṣẹ́ olùwádámilọ́lá ọláìtàn wọn ni ẹ̀ka lẹ́sà ẹkú ètò ọlọ́run yóò máa ràn yín lọ́wọ́ àmì múyìwá oyè bọ́ọ̀dì wọn ni wẹ́ẹ̀dùn táwà adéjàre wọn ni ẹkú ètò lálẹ́ òní amọ̀ nǹkan ó pọ̀ láyé ìjọ mo ti kú ń bẹ́ẹ̀ o mo ń tẹ̀síwájú ní ọjọ́ mẹ́jọ lórí èyàn àwọn ọlọ́jọ́bí jáde ní oṣù kẹjọ kò pé méjì nínú kan ẹyọ kan ní oṣù kẹjọ bẹ́ẹ̀ kò pé méjì ọlọ́jọ́bí yìnbó wọn bíi méjì mẹ́ta ẹ lọ́wọ́ ẹ̀ka alẹ́ o ti wọlé o ọlọ́run ṣeun o
1: àtúndẹ̀pẹ̀tẹ̀ làpáàrọ̀ tẹ̀lẹ̀ fún sẹ́ńdá sí àti ẹ̀wọlé
0: ẹ má bínú
1: ẹ̀ mọ́mí ẹ̀sà ní láti olúwa ti lápá
0: ẹ ló mọ̀mọ́ mọ̀mọ́ ẹ̀sà mọ̀mọ́ ẹ̀sà ọyá mo gbọ́ yín
1: ọmọ mi àkọ́bí mi ọdún 20 oṣù kẹjọ ìpínlẹ̀ ọ̀bí rẹ̀ ọláìdé
0: ọdún 20 oṣù kẹjọ ọláìdé
1: ọláìdé olùdíde oṣù lọ́lẹ́ ọkọ
0: ọlọ́ọ̀bá yóò bá yín dúró tì wọ́n nílé ọkọ wọn ẹ ní fi ojú sunkún wọn àmì ìyàwó ilé tèmi náà tó tẹ́tí august ni wọ́n bí ọlọ́jọ́bí kan náà ni wọ́n àmì jésù ẹ ṣe o wọ́n ní àwọn àdúgbò àwọn ti wọlé wọ́n ti ń gbìyànjú láti gbé wá wọlé tipẹ́tipẹ́ ṣe bọ́lọ́run ni kì í ṣe èèyàn bẹ́ẹ̀ ọlọ́jọ́bí ló kù èèyàn méjì sí mẹ́ta tí a bí ní oṣù kẹjọ pé ọlọ́run ṣe o. ẹ̀ló
1: ẹ̀ló ẹ̀ kalẹ̀ o
0: ẹ̀ló mọ̀mọ́
1: ẹ̀ kalẹ̀
0: táwọn àbẹ̀
1: láti
0: ìlú làǹlàtẹ̀
1: àwọn ọmọ mi táyé kan yìí wọ́n fẹ́ ṣe dé ní ọ̀la
0: ọlọ́jọ́bí august ni wọ́n adédokun taiwo kẹ́hìndé mọ̀mọ́
1: ilé togun
0: ẹ̀ló ọlọ́run ní fi wọn pa yín lẹ́kún láṣẹ ìdùmàrè ẹ̀ ní mọ sàárè wọn gbogbo tí ń dùn yín nínú ayé wọn èṣù ní ìbàjẹ́ ọlọ́ aláwọ̀lá kúwátá ìlàbílà làṣẹ mu ẹ̀ṣẹ́ ọlọ́run ìwọ ni o bí èèyàn bá ń dàgbà pẹ́rẹ́ bọ́mọ ṣe ń dàgbà ọlọ́run ló yé bí èèyàn yájú ẹ̀mí ojú méjèèjì kan ọjà alẹ́ kan ọmọ pàdé ẹ tó lè sọ pé òun mọ bí ọmọ ṣe ń lówura sí kò sí táwọn àmì ẹ̀ló.
2: alo
0: ẹ̀ló sà
2: àtẹwà kí
0: ẹ̀ka alẹ́
2: ọmọ mi mubarak ọlábíyí adéyẹmọ
0: mubarak
2: ọlọ́dún yìí àjùmọ̀ yìí omi 12 oṣù kẹjọ ẹyin.
0: ọlọ́run ní fipá yín lẹ́kún ẹ ní sunkún lórí rẹ̀
2: alama
0: mi awon kan ti ma do ma yan nu lori omo re lagbara olohun yo ma sele nu aye re
2: ami
0: o ola
2: yo ye ina ko ni ye ile o
0: ami ami ese o ese wala ku ata ila bila la si ese ese yen du gbalo ati ma do ti wa lori to laye ijon maga jasmi yu ade poju ari ori ese kwadu ti are gbon maga ji le badan ni le lokunu ese alaji saidu ba fi jabi omo bale to dudugbin josi bale baba fi jabi olorun ba yo ma do ti yen yo mo won alaji saka daji elegba wo maga ji agbole elegba wo ni selusi edu edu ti wa gan olorun se gbagbe alaja temi to gbe notika futuka ti loju odo mo wo mi be ni awon ni mama iyawo alaja akim be ni alaja akim eku aduti alaji so gbe ko sapuri sapuri sakeso akomeji o ma alaja sakeso olorun fi sile magaji ti a mo si latif adeni yi eni le ta le pada magaji agole erin le ta le pada 140 solution ese o magaji saka adeni yi odebodi magaji ile iwo nbe lo jaba ile iwo ni o won nbe lo jaba tori omo iku ni won ni igba wase won si ni de mbada bi igba te ba so pe aliwo aliwo bene ibada fe o fe gan ni o bene magaji saka adeni yi odebodi ese tori were were ohun ni magaji rajira mani magaji sadu ese kwadu ti olo ifito adebinpe magaji agbole adebinpe iyana apirin awon ni are ni areguare mo ojo ni ti olosini fi sile alaafin arimonu alaafin arimo ese tori magaji olade akanwo oladeji agbole akitaye tege ese o alaji kabiru jalaruru alaji kabiru jalaruru jalaruru ni abijan eku aduti bi o si manu lale oni number mi ni 08062440996 08062440996 oju si ni ti wa 080 onimora so ekeni bale ni o jeleye ni waju ofa egbo o daaro
3: la la la la gelu fm jagaba gogo retio

0: adupe adupe ola imam osupa dini baba awon gangan ni mo gbe wa sori eto loni akanse eto ni to je wi pe on ta ko leni lori eto ye on to ma si opolopo eniyan loju ni yo siyin leti yo siyin loju te fi mo pe ase awon igbese bayi lo ye ngbe ase boro aye se ri leleyi ase awon to ye kin se niye kemi na ba le ranu gba kemi na ba le jeyan laye idigan niye temi se ngba lejo osupa dini funra won gangan baba to je pe Olorun ala o fun won lori ofe gan to po gidi gan ni baba e ri yona Olorun gan to je pe awon eyan mo wo pe abi oni bi kan teyin ati Olorun di si ni to je pe gbogbo won to ma nwa sodo yin easily ni yi pelu irorun o na ni awon na ma ti oro ti won na ma ndayo inu mi dun ayo mi kun tori pe ajo wa nbi ni Alhaji assalamu alaikum sa
1: assalamu alaikum wa rahmatullahi wa barakatuh mo dupe lowo olohun to da mi to fi mi mona to ba mi to le aye mi bi mo ti fe mo dupe lowo olohun mo ki omode mo ki agba mo ki okunrin mo ki obirin lade lade ilu otokulu eyin oba eyin joye eyin gomina imamu woli mo ki gbogbo wa papata pelu gbolohun olohun oba to daaju ta ma fi kira wa nilana islamu pe assalamu alaikum wa rahmatullahi wa barakatuh emi na ni omo yin ore yin ololufe yin ni te ma gbo kaakiri te ma listin soro mi Alhaji Owolabi Ola Imam Osupa Adini e ka le o
0: e ku se baba
1: Olorun ni se
0: e ti e je akoko mu bayi na ati dide eniyan laye o le eyin wa so pe o rorun eni beyan ba ti ma igbese to ye ko gbe eni ati dide rorun e ba fo bo lo se rorun
1: o rorun
0: e tutu oro yen so e tutu mu
1: rorun pupo ju
0: ki lo de
1: akoko n to jo rorun ni pe Olorun ba ti fi aye royan lorun yo wa padi eni ti o fi le aye re rorun
0: kabiyesi Olorun
1: ba lorun ba fi le aye eni le yan kokoko gbogbo eni ti o ma pade ile koko na ni o ma pade
0: kabiyesi Olorun
1: be yen ba ti wa ba eniyan tolorun ni o pade ti o fi ro Olorun pade un en pa won agbalagba na ma po pe ori eni ti o gbe ni yo gbe ni ko alawo re die
0: yo ba lo so be
1: bo ba ti wa pade eni ti o mu omo na o wa bo nle ni abo so lori ero ni abo gbo lenu ore re kan ni Olorun wa ni ode be o dupe lowo Olorun won wa tu perepere aye re fun o nibo ni o tin bale aye re bo nibo ni o bale aye re de ibunu fe ma ba lo kini o ti je tele to ye o je kini o ti je to si need lati je kini o nje lowo ti o ye ko je won salaye
0: kabiyesi Olorun
1: gbogbo re ko logun wallahi lazim ise gbogbo re ni a ko le je ko le je ko le a ri eni t'Olorun pe lo lowo taye mo po lowo ti o si je nkan senu ri sugbon koko be bi o ba je nkan senu o gbodo mo anyamo to ba waye ki loro mo omi ni ti e ro mo ni ko ye ko si se na bo ba si se na o ni eji to fi kun eta to fi le si se na ti o fi ro ise an yepe lo mu waye ni ko ni ye ko si se omi ko le ba rorun bi gbogbo awon ayan ma yi se to lera won na na niru ti won gbodo fe ni won niru se ti won gbodo se ni won niru onje ti won gbodo je ni won niru igba ti won le rin
0: kabiyesi Olorun
1: ba ba ti wa mo ko pon dada ko logun ba ba wa mo to n logun ati je ogun gan omo kowo danu ni
0: baba nítorí mo rí tẹ́ ń báyàn kan sọ̀rọ̀ ń gbà kan wípé ó lòun fẹ́ ṣènáwó ó wá kọ́ síbẹ̀ wípé òun ṣènáwó alẹ́ o night party lẹ bá bá wò ó lẹ wá ní pé arárá o
1: kò mú ni
0: ẹ ní àyànmọ́ tó gbé wálé ayé
1: kò mú ni
0: kò gbọ́dọ̀
1: ṣe ó nínú kinní kan àwọn wà àwọn ò ní pariwo bíi club ni
0: ẹ wá ní láíláí
1: nígbà tí òun kọ o
0: ẹlé ìwọ ló máa jẹ́ fún àyànmọ́ tiẹ̀
1: bó ṣe wà nù
0: alájì
1: gbogbo nǹkan ló ní tiẹ̀
0: ẹ máa ń sọ̀rọ̀ kan ẹ wà ń láàyè dáadáa
1: ó ti ya
0: ẹ máa ń sọ pé ẹni màkì búúbù àbí màkì bí ẹmí ma bẹ́ẹ̀ ṣe ń sọ ẹ wà ṣàlàyé ẹ dáadáa
1: mo máa ń sọ yí pé ní a mọ̀ pé àlẹ̀màkì búúbù fọ́ọ̀kà àlẹ̀màkì dùrù
0: kí ni jẹ́ bẹ́ẹ̀
1: ẹ̀yin náà ẹ ti bá àfáàrin
0: nígbàtí
1: ẹ ti ń doní kéwù
0: nígbàtí bẹ́ẹ̀ ṣe jù náà ẹ̀mínú àá
1: ṣe rí màkì búúbù yìí òun ti wà nílé ayé ẹ ti ń ṣe ayé tọ́lọ́run ti dá tó ti wà nú ayé kọ́lọ́run tó wá lọ rí dákádára ìgbà tọ́lọ́run wá dá kádàrá kádàrá tó wá ń ṣe ayé kan tó wá dá ẹni tó ni kádàrá ìgbà tẹ́ni tó ni kádàrá wá délé ayé kádàrá ò tí ì bẹ̀rẹ̀ ẹsẹ̀ àfìgbà tí okùnfà rẹ̀ tá ń pè ní sábàbí tó yọjú
0: kábíyèsí ọlọ́run
1: lọ́ wá lọ papọ̀ mọ́ra wọn
0: kábíyèsí ọlọ́run
1: làyànmọ́ fi dúró ìbéèrè tẹ béèrè nù.
0: Ok alhaji àyànmọ́ mẹ́rin lẹ pé.
1: Mẹ́rin làyànmọ́.
0: Gbogbo ẹni tí Ọlọ́run dá sílé ayé mẹ́rin gbogbo wa pátápátá.
1: Gbogbo tó yí ilé ayé po tó sọ ilé ayé dayé. Tán fi ń mọ̀ páyé. Tọ́lọ́run ni ó dúró kó gbé ayé ró. Nǹkan mẹ́rin náà ni.
0: Nítorí pé èèyàn bíi mẹ́rin márùn-ún mẹ́fà ló pè yín lọ́jọ́ kan. Ẹ wà lórí ìdúró bẹ́ẹ̀ ni àkọ́kọ́ ṣe pè yín. Bẹ́ẹ̀ ṣe bèrè orúkọ ẹ̀ lẹ́ni pé tómi ní tiẹ̀ o ẹnì kejì pé yín ẹni iyẹ̀pẹ̀ ni o kó má ṣe nǹkan báyìí kó má ṣe nǹkan báyìí o ìyẹn gan ló jẹ́ kémi ó mọ̀ wípé báwọn èèyàn bá pè yín láṣàlẹ̀ yìí ẹ sọ fún ọ báyìí báyìí báyìí ni kó tó di pé wọ́n rí ọ́fíìsì yín lọ́la mẹ́rin yẹn ẹja kọ́kọ́ ń gbọ́n bàbá.
1: Mẹ́rin àyànmọ́ kan wà tá à ń pè ní máyì òun ni omi. Omi lọ́lọ́run fi da ilé ayé. Ìgbà tọ́lọ́run fomi dálé ayé Ọlọ́run wá padà wá dá yẹ̀pẹ̀ sórí omi. Yẹ̀pẹ̀ wá ń sá ká lórí
0: omi
1: kọ́lọ́run tó wá fi òkúta kàn án. Ẹnipa ti rí omi a ti rí yẹ̀pẹ̀ méjì ní òkúta yẹ̀pẹ̀ náà ni. Ọlọ́run tún wá dá afẹ́fẹ́. Ó wá dá iná mẹ́rin ló fi pè bùbù ọmọ ànábì ádámà.
0: Kábíyèsí ọlọ́run.
1: Òyìnbó ni o nínú mẹ́rin ló wà. Yorùbá ni o nínú mẹ́rin ló wà. Àfin ni o nínú mẹ́rin ló wà. Ghana ni o ní gbogbo bíi tó bá wù kọ wà àárín mẹ́rin ló ti jẹnẹrétì. Tóníkálukú wà ní nọ́mbà. Nọ́mbà wánù wà nù yẹ̀pẹ̀. Nọ́mbà sìstìn wà nù yẹ̀pẹ̀. Bẹ́ẹ̀ náà ló ṣe wà nù omi. Bẹ́ẹ̀ náà ló ṣe wà nù iná. Bẹ́ẹ̀ náà ló ṣe wà nù afẹ́fẹ́.
0: Ewo ń tiẹ́.
1: Ó lè ti mọ̀. Bọ́bá ti mọ tiẹ̀ yóò ti mọ tọ́ yẹ ọ jẹ. Yóò ti mọ irú obìnrin tó yẹ kó fẹ́. Yóò ti mọ irú àsìkò tó yẹ kó rìn. Yóò ti mọ irú iṣẹ́ tó yẹ kó ṣe. Kò ní ní wàhálà kankan mọ́.
0: Nǹkan méjì ni Aláàjì gbé wá láṣàlẹ̀ tòní. Ewo ń titi ẹ gangan ìdí ni ìtàn sọ pé ilé ayé rọrùn bẹ́yàn bá ti mọ ọ̀nà bẹ́yàn bá ti mọ tiẹ̀ yóò ti mọ àwọn
1: èèyàn. Wàláì ọ̀rọ̀rùn. Wàláì ọ̀rọ̀.
0: Aláàjì ẹ tún wá sọ wípé gbogbo àwọn èèyàn tán bá wá èèlò lè yàn tẹ́sọ̀ pé ẹ láǹfààní láti rí lọ́la.
1: Ọgbọ̀n ni
0: ìmúṣọ
1: ìfẹ́ fi ṣe para mi.
0: Pẹ̀lú bí àwọn èèyàn ṣe ń pọ̀ tó.
1: Ìfẹ́ fi ṣe para mi.
0: Ọgbọ̀n èèyàn tó bá kọ́kọ́ wá.
1: Ọgbọ̀n èèyàn tí ó sì wá yóò ti pè á ti sọ fún pé nọmba wánù ni o. Nọmba tù ni ọba ti ń pe nọmba tí bá ti ń pe àwọn ọmọ mi ò mọ gbé wọn mọ fún ní nọmba. Ọkùnrin lè gbé kó fún nọmba obìnrin lè gbé kó fún nọmba tí nọmba bá ti wá dé ọgbọ̀n ò ní rí mọ́kànlélọ́gbọ̀n.
0: Kábíyèsí ọlọ́run.
1: Torí pé ilé ayé gan le tó.
0: Ẹni àwọn ọgbọ̀n èèyàn tó bá sì wá ẹ mà ní pé ẹ máa fún wọn ní ọ̀sẹ̀ kan
1: pẹ̀lú ògùn ọlọ́run.
0: Ẹni ọ̀sẹ̀ yìí
1: gbé mi débi ògùn mi.
0: to ma fi rorun lati tete debi ogo
1: pelu ogo olohun
0: eyan sare wonu ogo
1: gbogbo tin te ogo re mole pata funra re lo koku ba loju ala
0: alaji ibo ni office yin wa nilu ibadan ni
1: nilu ibadan
0: o tawon eyan li ti le ri yin lo ro la
1: adegba yi ni iyana block ya ba ti dadegba yi ni iyana block bayi e soda titi segbe keji ni ona 30 woko worodu e bere on teli agara wu ile baba wu lo tele mo wa nbe
0: ni ibole pe adadegba yi
1: iyana block ni bus stop nbe e ti ri je effort ile epo odi keji re legbe bi pa nbo ni worodu ibe legba ya e bere be ko teli agarawu ile baba awo lo tele gangan on teli un lo gbe ile baba awo pon
0: okay alaje ja wa se ba ogbon yan lele fe ri lola
1: pelu ogbo olo
0: gbogbo ni ba nbo kini won mu dani e lo ni won mu dani lati re yin
1: akoko mi gbowo ti won fi wo card owo mi gbowo ton fi wo se
0: okay
1: owo card la mo gba 2000 le fi gba card card un le mu de waju mi
0: tun ni gbowo mi
1: igbowo mi
0: 2000 naira pere
1: pelu ogbo olo
0: alaji ogbon yan lesi fe ri
1: ogbon yan ni
0: ton ba tin pe bayi ki won ma gba number number yen na ma fi le lanfani lati fi re yin
1: pelu ogbo olo
0: e ba yonda number ti won pese
1: number ti e pe mi si NTN 070-31-04-99-30 number mi elekeji 090-75-68-81-68 090-75-68-81-68
0: number mejeji te le pe alaji owo labi ola imam osupa adiyin sin niyan ogbon eyan pere ni be ba tete pe ni isin ke gba number o pe eyin o tori alaji bo ba tin bo si 31 ti e ni fun yan kankan number mo
1: ha le 31 wallahi
0: bo ma tin lo ba e so po ti dose tin bo ni
1: ba ti gbo 31 won ti bo le mi lodo mi mo
0: 1 to 30 number mejeji ti won yonda e o ye e ma pe sori number yen bayi ago mejo ni office o ti na ti be sin ri yin office o ti si
1: be ni
0: awon yan ti ma n to be lati ago marun bo ni
1: ki won le tete ri na ara se be n ba gba number 30 to si kokon de wala ya kokon da lo
0: e ba yonda number yin ati lo lori eto ilekan si
1: 070-31-04-99-30 070-31-04-99-30 number mi elekeji 090-75-68-81-68
0: ọjọ́ mi látún pàdé lórí ètò ẹ̀sìn alhaji owó labi ọlá imam osupa adini ó dàrọ́ o.

0: Kari Mondei, Abolori Omo Salami, Lagilu FM 96.7, Felele Lawa, Tati Mpase, Bioba.
1: Ilira Loro,
2: Alafia Tayo. Ọ̀gbẹ́dára Aba Ohm olóòtú iṣára gbogbo àwọn àìsàn wọ̀nyí tó bá ń ṣe ọ́ nínú ewu tàbí iṣára ká dúró ká má lè dúró ká bẹ̀rẹ̀ kódìkọ̀ káàrin òpó ná méjì kù ti máa rẹ ni àbí ìwọ ọlọ́mọkùnrin tó tilẹ̀ jẹ́ pé bó bá fẹ́ bólólùfẹ́ rẹ ṣeré láàrin ìṣẹ́jú kan méjì ara yìí ti wálẹ̀ wẹ̀sì àìsàn burúkú ìdákúlẹ̀ ti kọ́lé sí ọ láàánú ọ máa bọ̀ lọ́dọ̀ bàbá Ọ̀gbẹ́dára fún ní irú àìsàn tí ò bá máa bá wọ̀ ìyá àjà láàgọ́ ara àìsàn ojú gígùn ni tiyín ni àbí dídùn ká máa rìn wọ́n kú wọ́n kú ká máa tẹ̀ gòlùbàgòlùbà ká máa fọwọ́ ọ̀tún gbé tòsí irú ìpèníjà wo ni wo bá ní nínú egun ara tàbí iṣan ẹ̀rọ ìgbàlódé ń bẹ lọ́dọ̀ wa tí ó ṣàtọ̀nà sí kà sí wa lónìí ní Ọ̀gbẹ́dára Aba Ohm.
3: A wà ní ìta Akinlóye ní Ìtútàbà òjẹ́ Ìbàdàn.
2: Bàbá Ọ̀gbẹ́dára ló ní àlàáfíà ló ń wú.
4: Ẹ kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin olùgbọ́ mi nílé. Àìsàn tí ò gbóògùn adániwáyé kò ní fi ṣe ẹnìkọ̀ọ̀kan wa. Orúkọ tèmi ni Àrólé Olóyè Ọ̀gbẹ́dára. Tí gbogbo ayé a máa pè ní bàbá ojú nìmọ́lé ara bàbá ojú bá mi kalẹ̀. Ilé iṣẹ́ wa ti wà ní ìta Akinlóye òjé ní ìlú Ìbàdàn lẹ́gbẹ̀ẹ́ ilé epo tóta òjé Ìtútàbà lẹ́gbẹ̀ẹ́ ilé bàbá Akinlóye gangan Ìbàdàn. A fẹ́ bára wa sọ̀rọ̀ nípa ìrìnà wa torí pé àwọn àgbàlagbà Yorùbá wọn a máa ní ojú lọ bara àtẹ́lẹsẹ̀ ní ọba ọ̀nà ibi ta rójú dé Èdùmàrè jẹ́ ká rẹ́sẹ̀ débẹ̀. Mo fẹ́ kí gbogbo ayọ́ lọ́mọ wípé ojú nìmọ́lé ara o ẹ má sì jẹ́ ká fi ojú wa ṣeré bóyá fẹ́ wá sí ilé iṣẹ́ wa lóde ẹ pẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 09048688 53 09048688 53. Bàbá ojú ni ìmọ́lẹ̀ ara tó bá mọ̀ pé onípèníjà ojú mọ́wọ́ ọ̀tún kó fi bojú ọ̀tún kó là á kó wo ipò tí ìlera ojú tiẹ̀ bá wà tàbí kó mọ́wọ́ òsìn kó fi bojú òsì kó là á kó wo ipò tí ìlera ojú tiẹ̀ bá wà bóyá ojú yìí ń gun ẹni àbó ń hun ẹ àbó ń sáná àbó ń rìn wìnìwìnì àbójú tiẹ̀ tiẹ̀ máa ń sú orí nẹ rí là tẹ́lẹ̀wọ́ rẹ ìwọ́ tó dá yàtọ̀ mọ̀ láàrin 50 naira sí 100 naira ẹlòmíì tí wọ́n bá ní ẹ̀ka méjì pé ẹ̀ka mélòó ni ẹlòmíì ò tiẹ̀ rí nẹ rí o rí nǹkan tó súnmọ́ ẹ o dẹ̀ rí nǹkan tó jìnà sí ẹ gbogbo ọ̀nẹ̀kọ̀nẹ̀ táìsàn ojú yìí tó lè máa gbàdọ́ láàmú máa bọ̀ wá bá mi oríṣiríṣi nǹkan o ló máa ń fa àìsàn kéèyàn má rìnà déédéé tá à ń pè ní àìsàn ojú. Alákọ̀ọ́kọ́ èèyàn lè ní nẹ̀rọ àjàkáàkọ̀ ẹlẹ́wù gbẹ̀dú kójú yìí kọ́ máa gún yẹn kọ́ máa rò yẹn kọ́ máa hún yẹn kọ́ máa dami kọ́ máa yọpin. Ẹlẹ́ẹ̀kejì èèyàn lè ní kòkòrò inú ẹ̀jẹ̀ táwọn àgbàlagbà tí wọ́n á pè ní kòkòrò barajẹ́ kòkòrò bẹ̀jẹ̀jẹ́ ó lè fà á kí ẹ̀jẹ̀ ó máa gbóná wá láti inú ó sì lè fà á kí iṣan èyí tí ń gbẹ́jẹ̀ lọ síbi ìrìnà èèyàn kí iṣan yóò ní àyẹn. Tó bá ti wá ní gbogbo àwọn àpẹẹrẹ bẹ́ẹ̀ o mọ̀ pé ti nípèníjà ojú nìyẹn. Bákan náà kéèyàn máa ronú púpọ̀ jù ìrònú púpọ̀ jù a máa ṣàkóbá fún ìrìnà kéèyàn máa rìnà déédéé títa táwọn àgbàlagbà máa ń pè ní ìgbóná ó ti lè ṣàkóbá fún ẹlòmíì láti kékeré kó máa rìnà mọ́. Bákan náà tí ẹkú bá pọ̀ lápọ̀jù òun náà máa ṣàkóbá fún ìrìnà oríṣiríṣi àìsàn ìrìnà òun ni wọ́n máa pè fún wọ́n lè ní ayọ́kẹ́lẹ́ ba ìrìnà jẹ́ ayọ́kẹ́lẹ́ fọ́jú òun ló ń dà ọ́ láàmú àbí kí nǹkan funfun kó tiẹ̀ wá léwó tó ń tó síbi ìrìnà tiẹ̀ Elédùmarè kò ní gba ìrìnà lọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan wa. Tó bá mọ̀ pé onípèníjà àìrìnà déédéé yìí o lè dáka Kùránì o lè dáka Bíbélì o ti ìrìnà rí ohun tó súnmọ́ ẹlòmíì ò rí ìrìnà rí ìlà tó wà ní àtẹlẹwọ́ rẹ̀ tẹlòmíì bá ń dráìfù lálẹ́ báyìí bíse ni yóò máa já sí kòtò yóò máa já sí gegele o ti ní ìpèníjà àìsàn àìrìnà déédéé nìyẹn. Kàn sí mi ilé iṣẹ́ wa ti wà ní ìta Akinlóye òjé ní ìlú Ìbàdàn lẹ́gbẹ̀ẹ́ ilé epo tóta òjé Ìtútàbà lẹ́gbẹ̀ẹ́ ilé bàbá Akinlóye gangan Ìbàdàn. Ìwọ tó bá mọ̀ pé onípèníjà ojú mú àgbọn ẹyọ kan èyí tó lómi ní dáadáa kò mú dákin. Bákan náà tìró tá a fi ń ṣe ìtọ́jú nípa ojú tìró àbáláyé ó ń bẹ ní ilé iṣẹ́ wa. Àwa kì í kàn kankan sínú ojú gbogbo oògùn wa látẹnu lẹ́ẹ̀tì máa lò ó bóyá wọ́n ti ṣe abẹ síbi ìrìnà tiẹ̀ wọ́n sì ṣe ni àbó ti pẹ́ síbẹ̀síbẹ̀ náà ó fi rìnà déédéé wá àgbọn ẹyọ kan èyí tó lómi ní dáadáa kò mú dání. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ máa pè mí sí òun náà ni 09048868 53 09048868 53 nílé iṣẹ́ tiwa àwa kì í fara níyẹn torípà àwa náà ọ̀bẹ lọ́run kọ́lọ́run fara ni wá. Bákan náà ni ọ̀pọ̀lọpọ̀ sì ti wá sí ilé iṣẹ́ wa tí wọ́n ti wà ń dúpẹ́ Elédùmarè yóò jẹ́ kí wọ́n ní ò lẹ́nu ọpẹ́. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ máa pè mí sí ni 09048 0904886853 Àlàáfíà lójú o.
5: Lagilu FM 96.7.

ó yàtọ̀. Àkànní ó, ọmọ onílé ọ̀yẹ́ ikú ọ̀nì pọ̀ ní wèrè ọ̀kàrẹ̀ láyé ọ̀gbọ́ ọmọ ṣe. Ọ̀nì kú bẹ́ẹ̀ lọ ní sì ṣe máa ṣe lọ, ọlọ́run ọba mi ó sì máa fún ọ ṣe. Ilé ọ̀yẹ́ àkànní, alájì ilé iye. Ilé ọ̀yẹ́ ọmọ mo sọ yẹ́ tán kí n tó ṣòro ìjí ọ̀lẹ́lẹ́ tí mo mú.

jẹ́ nọ́mbà kan pápìgbì a ní mo rántí ọ̀rọ̀ àná ẹ fífi fẹ́ kí mọ ìwọ pẹ̀ mọ mi rí olódùmarè kò ní kọlà kó gba gbé ẹlẹ́wọ́ òjò rírọ̀ kó gba gbé àpárà ìtòwútọ́ gbàgbẹ́ kéràn mọ́ ọ̀rán létí ọ̀sọ̀ ìsọyẹ agbára.

0: àdúrà kan ṣoṣo tí mo ń gbà náà ni pé ohun tí mi gbẹ̀ngẹ̀ ó yàtọ̀ láì wọ́n láfi ń wù yín.
1: Bébà ló ń sọ.
0: Ọlọ́run ọba kó mọ̀ jẹ́ ń bàbẹ̀ jẹ́.
1: Èmi lè tẹ̀ àjọgbà Jésù.
0: Àlàbá Yusuf mo rẹ́yìn náà.
1: Ló ń sọ.
0: Gbẹ̀ngà Fish mo rẹ́yìn náà. Sophie Rain. Ọlá Antonia.
1: Kùnà sí lànà Ọlọ́run ni. Mo ní bọ́ọ̀rì tí tó dájú.
0: Ẹjẹ́ àjọṣe fún tit

iṣẹ́ rétò yìí kò sí nǹkan míì tó ní ṣe pẹ̀lú ìdílé òun náà ni kílé ó mọ̀ dàwòrò torí pé wọ́n ní pé bá a bá fi apákún tan a máa ṣe.

0: bóyá ta bá ń ṣe báyìí bóyá ó ṣe é ṣe ijó ẹyọ kan ijó méjì a máa rí múlò na gbogbo wa sì rí ajọ ń kẹkọ lórí ètò yìí ni. kẹrin tó bá ní ṣe pẹ̀lú ìdílé tó ní ṣe pẹ̀lú ìgbéyàwó ẹ mọ̀já máa débi ru ẹnikẹ́ni. torí pé ibi tí ẹni tí ọkùnrin ti ṣe ṣégè fún. nínú márèèjì tó ti rí wàhálà pro max a. tó jẹ́ pé yóò mọ̀ sọ pé tóun bá tú ayé ìjọ́ míì wá ọ̀rọ̀ obìnrin ò yòókù. tí a sì rò bóyá àǹfààní ń bẹ fún ayé ìjọ́ míì. pé ojoojúmọ́ tó bá rántí yóò mọ̀ dún ni pé kí ló ń tiẹ̀ ṣe léyìí fún. bẹ́ẹ̀ náà ni bàbá ní à ń sọ fún tobìnrin náà kóbìnrin náà sọ tiẹ̀. alekun ike náà yóò mọ̀ sọ pé òun ọkùnrin tẹ̀lé mi kàkiri ìtọ́kùnrin báńdé lòun náà wáyé.
1: ó máa tẹ̀lé mi kàkiri lọ́jọ́ ayé mi gbogbo. alekun ike
0: èyí túmọ̀ sí pé àwa méjèèjì kọ́lọ́hún bá ṣàánú èèyàn ni.
1: tẹ̀lé mi kàkiri lọ́jọ́ ayé mi gbogbo. ó máa tẹ̀lé mi kàkiri.
0: ìṣe nǹkan téèyàn lè máa fìyàn kan máa ṣe yẹ̀yẹ̀. ẹni tí nǹkan bá ń ṣẹlẹ̀ sí ẹni tí bá ń pass through nǹkan kan lásìkò ẹ dákun.

0: kí ló wá ṣẹlẹ̀ ibo gangan wá lẹ́rù bóyá ti pùṣàn.
1: Sí Ọlọ́run látara mi, ọ̀rọ̀ wọn ti ṣú mi, wọ́n lẹ́mi lẹ́mi wọn.
0: Ibo gangan lẹ wá rí pé bóyá ẹ ti yà bàrá.
1: Wọ́n sọ mí dáṣẹ́kù, ìyẹn ló fẹ́ pa wọn, wọ́n ti gbọ́.
0: Àwọn ọkùnrin mi burú. Bẹ́ẹ̀ sì rí àwọn obìnrin míì náà burú.
1: Ó yà gbígbàdúrà òǹbẹ nílùú Kaula.
0: Fún ìdí èyí ẹ mọ̀jà máa dẹbìrú ẹnikẹ́ni.
1: Èèyàn bá lè dé ibẹ̀ òun
0: lọ. Tọ́lọ́mba kọ sí yín ń títí yín.

0: erora ma fomi lo jeje ke si ma gbadura si
1: ati lo kuro de bi la butani igana ti lo kuro de bi la butani
0: e ma ni pe baun la won obirin se nse bi ilu gaga ni bi to ba koju si ibe na le mo won eyin eyan mi e je ndupe e je ndupe
1: mo ni ba
0: pe emi a ma wo be e ki ba se pe boya elomi a ma wo pe bi to ye ko nde ohun o ti de be bi mo se wa emi a ma ro pe ibi to ye ki nde mo emi na mo pe ohun ti de be agbara olohun si de be lojo kan igba mi a mo be bi n ba wo apo mi pe a ki lo de oju ta eyan fi n wo mi looto mo dupe lowo olohun oba ṣugbọn inu mi a ma dun pe mo le eyan pe mo si ni yin eyan te n gbọ mi lasiko ojo Tuesday mo so nkan kan nipa iya Ibo mo so fun yin pe iya Ibo la n pe ṣugbọn e mo pe Yoruba le Yoruba baba ti ri gbogbo awon Hausa te ba ti ri baaje Fulani o baaje kini kan o Hausa ni e si mo pe awa Yoruba na eni ken ta ba ti ri pe elede mi ti ki ba sa Hausa ibaaje kogi ni o ibaaje irobo ni o ibaaje bende ni o gbogbo won Ibo la mo n pe won iya Ibo la n pe ṣugbọn kogi lo ti wa
1: e ma lo emi de ma lo ta
0: won igala kogi un ẹran ti pe iya yi o wa sori eto yi e si ranti ba se fun iya yi ni nkan iya yi won fun iya yi ni 25,000 naira lo ko gba lo ba iya yi si so 25,000 olohun si se olohun ba mi si so tin sanwo wa ye nje ki la ma pe comment transfer mo re o tin gba lenu e ti ya ti je toko oko otan wa gan pẹ̀lú ohun àtọkọ wọn ohun àtọkọ rẹ̀ ọkọ ẹ̀fẹ́ wọn sàbùjá ni ọkọ sì wá ṣiṣẹ́ lẹ́kọ̀ọ́ ó sì rí pé tóun lè padà sàbùjá mọ́ ẹni tí ń ṣe dráìvà máa bọ̀ ńbàdàn ó sì wá ìbàdàn pé èkó yìí sì ṣàgbà lẹ́sìn ìbàdàn wọn máa wá lẹ́ẹ̀kọ̀ọ̀kan gbà tó yá kò wá mọ́ owó lé tán gbà òdì ìyá ìdí ẹni tí ń gbé chọ́ọ̀chì chọ́ọ̀chì níyà ẹ̀ wà lálẹ́ ọjọ́ irú ọjọ́ yìí náà ni lọ́jọ́ náà lọ nìkan bí ọdún bíi márùn-ún sẹ́yìn bíi mẹ́fà tó yí ìyá ẹ̀ fi pè wọlé lásìkò tí òyìn ó pè wọlé nígbà tá à ń fáwọn èèyàn ní nǹkan gbogbo yín lè mọ sórí ìyá ẹ̀ ṣùgbọ́n fún àǹfààní ẹ̀yìn èèyàn torí a mọ̀ pé iléeṣẹ́ rédíò yìí káàkiri lè ń gbọ́ wa ṣé ẹ wá rí n tó wá ṣẹlẹ̀ lélẹ́yìn ìyá ẹ̀ pè wọlé lásìkò tí òyìn ó pè wọlé lọ́jọ́ náà lọ́hùn a sì ní pé àní fún ìyá yìí aláàní fún torí pé àsìkò táwọn èèyàn ń pè wọlé la fẹ́ jẹ́ kẹ́ ẹ pè wọlé. torí pé àfún ìyá ìyá ìyá wa sọ̀rọ̀ òjọ́ náà lọ́rùn pé ṣé torí wípé òun kì í ṣe Yorùbá là ń ṣe fẹ́ fún. bó sì sọ̀rọ̀ ẹ mọ́ á ní àmàmà kò mọ̀ rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ pé ẹ jẹ́ yorùbá yín ò ní nǹkan kan ṣe.
1: mo
0: ní mo ti kọ nọ́mbà yín lẹ̀ ṣùgbọ́n a lè fún yín. ìyá kan lára àwọn ìyá mi lára àwọn ìyá aládùá mi ìyá dáadáa ìyá tó lọ́run kàn mọ́ tari àánú mi sí lójú ṣé ẹ sì mọ̀ wípé bó ṣe dígádígádí tó tí ọ̀nà pọ̀ fẹ́ lómi bá ti mọ̀ pé Gbẹ̀ngà fẹ́ ṣètò ṣàjẹ́ ń gbọ́ gbogbo ẹ̀yin èèyàn tẹ́ nífẹ̀ẹ́ mi mímọ́ tí ẹ rí lára mi tẹ́ nífẹ̀ẹ́ mi lágbára ọlọ́run ẹ̀mẹyẹ tó sun mí ọmọ yín ibikíbi tó bá wà ibikíbi tó bá lọ káàkiri ọ̀nà ọmọ bàlánú pàdé ẹran ìfẹ́ ara yín ọlọ́run bó ní jó kù mbẹ́ ìyá yìí mọ́mì eunice adeleye láti atlanta georgia nọ́bà ni ìyá yẹn ìyá ibù yẹn mr gbẹ̀ngà ẹgbà ẹ bá mi fún ìyá ibù yẹn bá mi fún ní 25,000 naira lọ́jọ́ náà lọ́hùn bàbá pè yàbá fún 25,000 pé lọ fi mọ́ dúkù ìyá ìbá gba 25,000 bẹ̀rẹ̀ fi ń dín pọ̀ pọ̀ fún ẹgùrọ̀ àti nǹkan kan yín kiri káàkiri gbogbo gba na oko oyoju si mo oko ti fe lo o ti nbe lo mi leko iya ise gbogbo iya e lohun wa lo eko ko to di pe wa la isele on ba roko ohun atobirin o ni won na ohun kuro nbe ni pe won na awon won ja won si wo iya iba pada wa si badan ni babeyin tin to tin yoju le kaakiri tin so pe en to ba fe foso en ti fe pon mi ko ti iya e wa ngba na nu lati ro njeje lo fi pe wa lojo na lohun frustration lojo so pe se tori pe ohun ise yoruba ni afun ya ilowo ya ebe tin ta e grow interbonsi enter in below school kan lapata from there iya ire pe o rowo in rowo in yimo in rowo in yimo iya irowo o yimo nipa ipase owo ti mommy yunus ni afun e iya mommy yunus bi kibi te ba wa lasiko yi gbogbo nkan teyin na ba fe ni daada on te rock e ni daada olorun ba yo mo je ki ko bo si irorun ola mi adara ola gbogbo eti tin gbo wa lasiko yi ola gbogbo awon eyan ti won o sa mi lasiko yi mommy yunus adeleye we bi kibi te ba ro kanu si anu jade nbe ati gbogbo eyin eyan te no wa anu si iya yin lojo na lohun iya iboye ikoye ni ola dara tori gba ti iya ere pe owo yin se ko pe ni iya e wa gbe yogurt abi nkan wa gbe wa po wa fun wa iya e ma worry o ni ah on tin ta on ti rowo lowo on ti se nkan kan iya e wa sori radio bo se wa sori radio awon eyan tun fun iya e ni nkan si iya e tu wa mo wa pe ka gba ka fi re lomi lagbara ni ara e ti lo ma lo na iya e wa sori radio yi ni enikan fi pe pe ah onu ti edun pe pelu owo kekere e so di nla eni na wa gbe nkan fun o wa gbe oka de keke maru wa fun pe ko lo instrument pe ko lo fi ma se ko ma muwo ko ma san o die die arakunrin na e se won lo san yin na lesa ba mi toni to nero Anthony Bodurin.

ìyá yìí bá bẹ̀rẹ̀ sí ń ta ohun tán tó wá gbé fún ìyá yìí ìyá yìí tún sọ di ńlá ọ̀kadà nínú kẹ̀kẹ́ márúwá sanwó kẹ̀kẹ́ márúwá náà tán ìyá yìí tún ra ọ̀kadà méjì wá gbé lọ ló wọn ní Kogi ìyá yìí ralẹ̀ síbẹ̀ pẹ̀lú 25,000 naira tó fi bẹ̀rẹ̀ àwọn èèyàn wá àwọn èèyàn tó fún ní nǹkan sí pẹ̀lú 25,000 naira tó fi bẹ̀rẹ̀ ọ̀tá yìí wá dúpẹ́ orí àwọn èèyàn tó fún sí ìyá ìralẹ̀ ó kọ́lé ẹ̀gbọ́n rẹ̀ ló gbé ọ̀kadà ìfún owó tán pa lórí ọ̀kadà náà fi ń balẹ̀ lọ ìgbà tí ìyá ìkanlé ó jẹ́ ká mọ̀ pọ́n ti kanlé wọn lé nílùú wọn inú wa ń dùn wọ́n sì ń fọkadà ṣiṣẹ́ ìyá ìsì níbi dí kọ́ńtínà ní àpáta ti fi ta pọ́ǹpọ́ǹ fún ẹ̀ ṣàdédé la rí ọ̀nà dìsẹ́mbà ọdún tó lọ tí ọkọ̀ ìyá ìbùgbà tó ti rí pé ìyá ìtì ń lówó lọ́wọ́ ló ti ń bẹ̀rẹ̀ ló ti ń wá bà ẹ̀kọ́ ọ̀kan ìyá ìní kò sí tó kàn mí tọ́lọ́run bá ní kí n fún ọ̀hún fún un ìgbà kan bẹ olóhùn fẹ́ lọ gba ìnstọ́lmẹ́ǹtì ọkọ̀ kí ìyá ìwà gbówó lẹ̀ fún kó wá sí onídùúró olóhùn lè so onídùúró ṣùgbọ́n tọ́lọ́run bá kọ sí mi ń fún ọ ni ẹ ṣeun mọ́mí mi Eunice Adeleye ṣàdúrà fún yín dáadáa gbàdúrà tá a ṣe fún yín lágbára ọlọ́run lọ́ba yóò jó mọ́ ọmọ yín díẹ̀ mọ̀ yí pé ọkọ̀ arábìnrin yìí tó ti ń fà tó ti di pé ó ti di ó fẹ́ gba nǹkan lọ́wọ́ ìyá yìí kò rí gbà ó ti ń ṣe gbogbo ẹ̀ ó ti di pé ego wa dé kò sì dì náà ẹ̀ bá fẹ́ kí a rí àwọn ọmọ kó wá rá àwọn ọmọ ṣùgbọ́n ẹni tì nípa lọ́kọlá láàrin èmi àti ẹ kò jọ mọ́ ọkọ̀ arákùnrin yìí sì lọ sílùú wọn ní Kogi ó sì lọ báǹtì rẹ̀ tí ń bẹ́ńbẹ̀ tí ń bá tọ́jú bójútó lé tí ń bá fi ọ̀kadà ṣiṣẹ́ lálẹ́ ó sì wọnú kọ́ḿpáàdì wọn ó sì dá sáǹtì lára ó sì sọnù sọ̀kadà méjèèjì ojú gúrúgúrú ó sì sá lọ wọ́n wá wọn ò rí at the end of the day wọ́n ló ti lọ orílẹ̀-èdè tó ti wá àṣé kìí sọmọ nàìjíríà orílẹ̀-èdè ghana ló ti wá wọ́n ló padà síbi tó ti wá tó ti ṣe ibi tán wọ́n bá sì mú kí ẹ sì mọ ẹni tí ò léèyàn tó bá lóun wá lọ fẹjọ́ sùn lágọ̀ọ́ ọlọ́pàá ọlọ́pàá àwọn ọlọ́pàá mọ́ o ọlọ́pàá abẹ̀ mọ̀ ẹ dákun tó bá jẹ́ ẹni tó yẹ pé ó lówó nífọ̀n lè kanra ní ìṣèbí wọn ó wà wọ́n ṣe fi èèkàn kún èjì tí wọ́n lọ ìlú wọn láti lọ wárí ẹni tí ò lówó tí ò ní nǹkan kan ìgbé kò tẹ́rú ẹni tí ń wá nàìjíríà mọ̀ láyé torí pé wọ́n ń wá káàkiri orí ẹni tán da nǹkan sí lára àǹtí rẹ̀ tán bá káàkiri níbẹ̀ lọ sí pítù orí rẹ̀ níyà ìbẹ̀rẹ̀ sí ná gbogbo owó lé lórí at the end of the day ìyá àǹtí rẹ̀ yìí ó jáde kúrò láyé kò survive ẹ̀ ó sì ráhùn owó ti tán kẹlẹ̀ kọ̀ńténà tí ìyá fi ń ta nǹkan ó ti tà kò sówó mọ́ ṣùgbọ́n kò ta lé o èlé ń bẹ̀ ń bẹ̀ ó wá lọ bìkan lọ́jọ́ sátọ̀dẹ̀ yìí bọ́lọ́n ṣe ń ṣiṣẹ́ rẹ̀ mo ń ṣàlàyé ilé ìpadà torí mo ṣàlàyé náà lọ́jọ́ tuesday wọ́n mọ̀ pé ọjọ́ thursday náà ni tó ṣẹlẹ̀ yìí ta ọ̀pọ̀lọpọ̀ yín tẹ̀ mọ́ parun ìyá ọjọ́ thursday ni àwọn ọmọ àǹtí rẹ̀ yìí ó ti dọmọ ìyá ìbò ìbò ní tọ́jú àwọn ọmọ ẹ̀ níìsín lọ́jọ́ sátọ̀dẹ̀ jẹ́ mọ̀ pé a ní èmi mo nílé iṣẹ́ kan tó wà fún ẹ̀yin èèyàn tẹ́ ń bẹ nílẹ̀ òkèèrè ẹ̀yin tẹ́ ń bẹ nílẹ̀ òkèèrè tẹ́ bá fẹ́ wálé ó yẹ fẹ́ wálé ọjọ́ kan ọjọ́ méjì lẹ fẹ́ lò ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì lẹ fẹ́ lò jẹ́ pé ibi lẹ wà orílẹ̀-èdè lọ́run lẹ wà ẹ nílò àti sọ pé ẹ fẹ́ ra mọ́tò síbí little time lẹ ń lò bí tẹ fi padà péréte tẹ fẹ́ lò yìí ẹ nílò mọ́tò tẹ fẹ́ lò tó jẹ́ ọkọ̀ bọ̀gìnì àwọn ọkọ̀ ìgbàlódé tẹ fẹ́ wà ẹ fẹ́ lo ọkọ̀ yìí ẹ fẹ́ ya fúngbà tẹ fẹ́ lò ẹ̀yin tẹ bá nílò rẹ̀ ẹ lè jẹ́ mọ̀ so eléyìí ni mo fẹ́ ẹnìkan nílò rẹ̀ ni mo wá ní pé kí n lọ gbé ọ̀kan lára àwọn ọkọ̀ wa tá à ń lò pé kí n lọ gbé fẹ́ni náà ní sáìdì ìdí ọya mo bá gbé ọkọ̀ náà mo bá gbé lọ bẹ́ẹ̀
ọkan lara awọn osise wa to yo gbe lo si nto si mo sa gbe lo fa awọn fẹ nto nilo ọkọ na awọn nilo ọkọ na fọjọ bi merin yo gute ba ngbo mi na ta anfani ba yo fun pe ba nilo re pe mi leyin eto te ba si wa le je mo bọlọrun se nsise re ni mo so fun yin e gbo daada o bọlọrun se nsise re lele emi ko lo ye ki n gbe ọkọ lọ inu ile mi lo ye n wa mo wa gbe ọkọ na lo bi mo se gbo ọkọ na de be mo pe emi mo gbe ki n gbo kada pada wa le ni mo ba kuro nle eni na pe ki n wa si junction ki n wa gbe ọkada ba discover pe mi o ni cash cashless la wa mo ba rin bi ile bi meta pe ki n lo gba POS mo wa lo bi POS mo gba POS tan ki n turn ki n fe ki n lo gbe ki n gbo kada nbi ti mo wa bi mo se ri iya ibo waju mi nu o fe o n gbe eru fe gbe eru le omo e lori e ki se eru na obi nkan to wa nu gara must go bi back bag bo mo kan wo side view iya ibo lele mo ba sumo e orin gangan ni kolorun fa woran eyan bi dibi ti olore mi kolorun je ki olore mi o rin dibi ti o ti ri mi Olorun fa aye gba isele nibi ti oro mi o ti dayo. Prayer point ti mo so lojo Tuesday nu to ti se gbogbo wa na ka ma seto prayer point o. En ti o se yin lori bi te wa e kan joko ni en woran en ti o se yin lori Olorun fa aye gba isele ti o fi locate yin. Ti o si ni pe. Funra mi mo kuro nle funra mi mo so ki mo fe gbe okada. Mo ti gbe okada mo ti pe o. Ori e mo pe ru wa kọlọn sa asanu ru eyan bayi eju e tawo eyan ti mo daada ijo ba nbenu moto ta lo tinted ta koja awon eyan oni ri wa e ba je ojulumo to ba je ni ojumo jo to ba gbe okada eyan bi merun marun ah oni yen gbe nga ni ah ah okada ni ti ngun kaakiri e kan na ri o okada ni mo ngun kaakiri mo ma ri kaakiri ti mo ngun okada koja on lo ma n fa opolopo awon tan ba je igba ojumo ti won fe gbo kada won ya joko nu ni olorun fi aworan mi ṣugbọn lọjọ na lohun mo gbe okada ibi ti mo ti wa gun okada emi ti ko si n to buru n temi emi a mo gun okada ba ro okada ti ba gun inu mi ti ati e mo dun gan ki mo ti e gba tegun natural tegun sara te ni mi ti ni gun okada anu ori gba ami olohun oba bi mo se nsore olohun ba ko fi aworan mi ko fi han ni bi giga bi mo se ri ya ibo ni e mo ni ya ibo ko da mi mo kalori mi nu moto iba mo pe mi ni bo tori pe o kan ri mi ti mo kan rin mo kan bo si legbe bo won gbe talele mo ni ya ibo abi o ni he ah boda gbenga ya ba di mo moju ba tu temi ti mo se mo ntiju ba di mo mi ni bi to si oja mo ah afika ya ibo ki lo de ki le nse ise da e lo shop ni ya ba ko ba ro fun mi pe ko si nkan kan mo o wa ni oni se ijo ti boya ko bo Congo kan Congo meji tawon ba din tawon din ninu ile awon tawon gbe ki se ta mo awon ti ta ki awon ti lu ki awon ti tu ko nu container ta n gbanjo pe ibe lawon tin din awon ko sori awon lo ta tawon ba ti ta tan awon pada wale tawon ba ri awon fi jeun bara gbe nga mewa ti sele mo ni mo understand mo se ni mama e mo wore je un ti mo ri lele igba ti ya e ri wi pe looto a celebrate iya e iya e si ri pe gbogbo nkan o lo bo se je o lo je mo pe iya yi o pe mi rara iya yi mo le ise radio wa iya yi o wa ko tu wa joko senu na pe ibragbe nge tu gba mi pada iya yi gba fọlọrun oba pe to olorun ba ti ri ohun lati be la ri iya yi tu bere si struggle be si re ori iya yi eleda iya yi ki se eleda to lo fe ko struggle olorun oba o fe je ki iya yi o jiya o fe je ki iya o je iya yi olorun oba fi je ki rin dodo re mo wa ni mama un ti mo fe je ke se ni nsin e lo area mi te gbe e lo wa space abi wa shop olohun o se emi mo po olohun o se emi mo po olohun o tu je ri ara re lori iya yi
ṣùgbọ́n mi ò fẹ́ jẹ́ àfẹ́ mú mi ò fẹ́ gbé ìyá ìwá sórí rédíò mà tá bá fẹ́ ṣe mo lè máa pè wọ́n lórí fóònù ṣùgbọ́n mi ò tún fẹ́ gbé wọn wá sórí rédíò mà. Mo ní kí ìyá yìí kí wọ́n lọ wá ṣọ́ọ̀bù tàbí kọ̀ǹtẹ́nà. Pọ̀pọ̀fù tán fẹ́ máa dín iná ń tọ́ jí sí wọn lọ́wọ́ pọ̀pọ̀fù ẹgùn àti nǹkan nǹkan náà ná lọ́run náà dùn jẹ́ ohun tán mọ̀ ṣe náà nù. Wọ́n mọ̀ bàbá tó wá kán wá háàdì nǹkan mímọ́ wọ́n háàdì mọ́. Ìyá ẹ̀ tún dì mọ́ mi mo ní ó yá ṣe ẹni ẹgba nọ́mbà mi. Ìyá ẹ̀ ní òun ò ní nọ́mbà mi lọ́wọ́ mọ́. Ìgbà tí ìyá ò tẹ nọ́mbà sójú fóònù ẹ̀ ló bá gbé nọ́mbà mi. Àwọn ń ṣì ní lọ́wọ́. Ìyẹn túmọ̀ sí pé ìyá èkó ró kan ẹ̀ rárá kò tiẹ̀ fẹ́ pè mí. Torí pé ó jẹ́ nǹkan tó jẹ́ pé ó ní tìjú. Bí mo ṣe wà, bí mo ṣe. Ó jẹ́ lómi ní kí ni. Ẹ wo wọ́n tún sàánú mi ni o. Agbẹ̀ngẹ́ ṣáà rí nǹkan tó ṣẹlẹ̀, ẹ ti rí nǹkan tó ṣẹlẹ̀ ní ìsìn, ẹ tún sàánú mi ni o. Ìyá ìbílí fún nínú iṣẹ́ ọwọ́ rẹ̀, bó jẹ́ kó tún bẹ̀rẹ̀ sí máa ṣe díẹ̀ díẹ̀. Nígbà tó lọ́n sọ pé Ọlọ́run ní jẹ́ orí bẹ́ẹ̀ ńgọ́. Mi ò ní nǹkan kan ṣùgbọ́n ẹ̀yin èèyàn tẹ́ ẹ̀ ń gbọ́n mi náà ni mo gbójú lé. Mo dẹ̀ wá sọ lọ́jọ́ Tuesday pé ẹ dákun ẹ̀yin èèyàn tẹ́ bá ń bẹ ní gbogbo ọ̀nà ìdí ọya yẹn ìdí ọya sí Tipa garaji Ayégún side tó bọ́ sí ojú títì. Ibi tí ò fèsì títì tẹ mọ̀ pé ẹ ní ààyè tá àǹfààní bá ń bẹ fún yín pé ẹ lè jẹ́ á wá gbé kọ̀ǹtẹ́nà síwájú ọ̀dọ̀ yín. Ká wá sọ kọ̀ǹtẹ́nà kalẹ̀ tí bá fẹ́ mọ gbowó rẹ̀ lọ́dọọdún á fún yìí. Tẹ́ ń gbọ́ mi lásìkò ẹ dákun fọlọ́run bá bẹ̀ yín tẹ́ bá wà ńbẹ ẹ pè mí. Bí mo ṣe sọ lọ́jọ́ Tuesday ni mo wá sọ wípé ó wù mí ká gbé ìyá yìí padà. Bí mo ṣe wá fẹ́ ṣe èmi ò fẹ́ fi àkáǹtì kankan sórí rédíò. Ẹ̀yin tẹ́ ẹ ti ní àkáǹtì bá mi tò lọ́wọ́ tẹ́ ẹ bá láàkáǹtì bá mi tò lọ́wọ́ ẹ̀yin tẹ́ ẹ ti ní ẹ dákun ohun tọ́lọ́run bàbá kọ sí yín mo ní ẹ já ṣe fún ìyá yìí. Tàbí ẹ̀yin tẹ́ ẹ bá ní lọ́wọ́ tẹ́ ẹ ní nọ́mbà mi lọ́wọ́ WhatsApp nọ́mbà mi ẹ pè mí ẹ já tún gbé ìyá yìí dìde. Inú mi dùn àwọn èèyàn mi kan àǹtí mi kan láti UK wọ́n sẹ́ndì 30,000. Fímì náà ń tè mí. Ìyá àbejì ẹlẹ́gùn sí àwọn náà gbọ́nwọ́ wọn fún 5,000. Ó ń lọ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ inú. Bàbá mi kan náà láti US wọn náà fẹ́ sẹ́ndì ohun mọ̀ pé ọ̀nà pọ̀ ni. A po gbogbo ẹ̀ papọ̀ Ọlọ́run ọba yóò gbé ìyá yìí dìde padà. Ibi tínú mi ti ń dùn ni pé ìyá kan sì pè mí. Wọ́n ní Mr. Gbenga àwọn gbọ́ ètò mi. Wọ́n ní àwọn ní kọ̀ǹtẹ́nà pé kí n ní kí ìyá Èkó wá gbé kọ̀ǹtẹ́nà. Mo ní ẹ sẹ́ndì píkítù ẹ̀ wọ́n sẹ́ndì píkítù ẹ̀ sí mi. Mo sẹ́ndì ẹ̀ sí ìyá Ìbò kò tiẹ̀ ní fóònù tí ń bráwò sí ìyá Ìbò gba nọ́mbà màmá ẹ̀ pè wọ́n ẹ lọ wo. Ìyá yìí sì lọ wo. Ìyá ẹ ní Mr. Gbenga ṣé ó dà. Ni ó ti dá báwọn kọ̀ǹtẹ́nà ti wà àtàkànṣe ni pé a tukùn ya lọ wá ibi tí ẹ gbé sí ká sì jẹ́ kí àwọn èèyàn ń ta bá bá yín gbà a lè kó fún yẹn lè fi bẹ̀rẹ̀ bísínẹ́sì yẹn padà gbogbo tó yẹ kẹ́ ra ẹ ra kúkà ni ẹ ra bọ́nà ni ẹ ra gbogbo tó yẹ lò ní. Ẹnu kọ̀ǹtẹ́nà tẹ́ fi máa ṣe ẹ ṣe sọ gíláàsì ni Ọlọ́run ó ṣe fún ìdí èyí ọkọ rẹ ti ṣe tiẹ̀. Ẹ̀yin tẹ́ ń gbọ́ mi lásìkò yìí ẹ dákun torí Tọ́lọ́run. Ọlọ́run lànà fún gbogbo wọn. Mi ò fẹ́ fara ní ẹnikẹ́ni. Ẹ kàn wo kò sí nǹkan tó kéré lórí ọ̀rọ̀ ìyá ẹ̀. Ẹ̀yin tẹ bá ní nọ́mbà mi lọ́wọ́ ẹ sẹ́ndì mẹ́sẹ̀jì sí mi tẹ bá ní pé ẹ fẹ́ fún ní nǹkan. Ẹ ṣe ojú òní tì yín. Tẹ́ ẹ bá ní nọ́mbà mi lọ́wọ́ tàbí ẹ ti ní lọ́wọ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Adéyẹyẹ ẹ bá ti fi nọ́mbà mi sórí Facebook. Ẹ̀yin tẹ́ ẹ bá ní lọ́wọ́ ẹ jẹ́ ń pè fún yín 08038 48 46 75. Bá ń fi nọ́mbà yìí náà sórí TikTok bá ń kọ́ síbẹ̀. Ọlọ́run mi lànà kò.
08038484675 WhatsApp ni e fi ba mi soro nipa ro iya yi te wa ri iya yi nikan wa ko gbogbo eyin okunrin te niyawo tin gba ti nkan wa nlo daada mo to je pe bi yawo yin o se lo lele nwa olohun o da fun yin gbogbo eyin obirin te loko gba ta rin eyin atoko yin o dun mo te ti wa lototo pe pe boko yin o se wa lele nwa olohun ala ora bi yo da fun yin jere ise yin e je lo taja mo bo

0: ẹ̀.
1: Wòlú Daniel Amọ̀wálá ní méjì JP. Annual 31 days covenant fasting and revival. Àkórí ìtọ́dún yìí. Ọ̀nà àbáyọ sí ohun gbogbo. Ogun tó ti bá wọ̀ yá àjàlọ́jọ́ tó pẹ́. Àkọ́kọ́ tó ọ̀nà àbáyọ fẹ́nà. Nípasẹ̀ fi ọ́nà lórí àwọn ìránṣẹ́. Prọfẹ̀sọ Ndé Babátúndé Wonderful. Ambassador Prọfẹ̀ Samuel Ogunuga. Prọfẹ̀ Kúrẹ́dé Adéròmú. Prọfẹ̀ Adéyẹmọ Adéyinka Jo. Prọfẹ̀ Joseph Ayọ̀ Túndé. Pastor Sheu Asọ́láyé. Pastor Yemi Ojo. Pastor Rẹ̀mi Ojo. Prọfẹ̀ Jọlọ́ruwa Lárí. Prọfẹ̀ Fẹ́olúwa Fẹ́tọ́mọ́lé. Prọfẹ̀ Ẹ̀sọ́láyínká Ògúnṣọlá. Apostle Timothy Ọládèjì. Pẹ̀lú àpàrọ̀ṣẹ́ Ọlọ́run àtàwọn olórí ẹ̀mí wo ní Ọlọ́run aláyẹ̀. Daniel Amọ̀wọ́ Aládéméjì JP. Wọ́n ó máa sọ tẹ́lẹ̀ sáyé gbogbo èèyàn ní ìsọjílá aago mẹ́rin àbọ̀ ìrọ̀lẹ́ lójoojúmọ́. Bákanjọ́ Saturday 1st August. Bí Monday 34. Nínú ìjọ Christ our Saviour and Holy Ghost Ministry. Aṣáájú Pastor. Behind Tinúoyè Estate. Arúgbó Rọ̀jọ́ Ìbàdàn. Àkọ́kọ́ ojútùú ra rè òye jẹ́jọ́ rìnrìn àjò ẹ̀mí o.
2: To care for those who once cared for us is one of the highest honors. To therefore give highest care to our elderly, Emerald Comfort Home is your sure bet. Oh yes, established to provide total care for our aged parents, the elderly. From time to time, Emerald Comfort Zone is your trusted allies. Ìtọ́jú àgbàṣe kókó ṣe pàtàkì. Bó ṣe wá wù yín lọ́kàn láti ṣètọ́jú arúgbó yín. Ṣùgbọ́n táyò sí, bẹ́ẹ̀ gẹ́lẹ́ lẹ ṣe máa jàǹfààní ẹ̀ ní Emerald Comfort Home. Wọ́n mọ tarúgbó ń fẹ́, wọ́n mọ oúnjẹ tó yẹ wọ́n, wọ́n mọ àsìkò tó yẹ kí wọn ó gbà tọ́jú tó fi mú àyẹ̀wò ìlera lóòrèkóòrè. Wọ́n mọ irúfẹ́ eré tarúgbó ń ṣe, wọ́n sì màsìkò tó yẹ kí wọn ó nọra. Emerald Comfort Home, ọ̀pọ̀ èròjà ìtọ́jú arúgbó ló wà ńlẹ̀ gẹ́lẹ́ bí wọ́n ti ṣe lókè òkun. Ẹ kàn sí Emerald Comfort Home lónìí ní Ajinde 1 Road 2 Junction beside Transformer off Liberty Academy Road, Akala Expressway, Ibadan. Please call 090-7895-7698. Email emeraldcomforthome@gmail.com. Emerald Comfort Home, exceptional care in a place you can trust.

0: àbántadé.
1: Mo rádi ìrọ̀rùn.
0: Gẹ́gẹ́ bí ìjọba ilẹ̀ Saudi ti fi àǹfààní fíṣà ọlọ́run kan sílẹ̀.
1: Gbogbo ẹni tó fẹ́ gba fíṣà náà
0: pẹ̀lú accommodation
1: tíkẹ́.
0: Bó o bá ṣe fẹ́ sí ni o.
1: Máa bọ̀ sí Manad Al Imam Jebel and Top.
0: Fifin
1: bákan náà aṣọ ìram ti wà nílẹ̀ bìbà fún gbogbo ẹni tó fẹ́ lọ ṣe Hajj
0: àti Umra.
1: Àtúnbáni gba hòtẹ́ẹ̀lì
0: láwọn 3-4-5-star hòtẹ́ẹ̀lì.
1: Bẹ́ẹ̀ la tún lè bá ní gẹ́t mọ́tò
0: nílùú Mọ́gà àti Màdínà.
1: Ẹni tó fẹ́ ká bóun kó àwọn èèyàn òun ṣiṣẹ́ ṣe sìhárà
0: nílùú Mọ́gà.
1: Tó jẹ́ pé òun ló ṣe fíṣà àti tíkẹ́ẹ̀tì fún wọn ṣùgbọ́n kò ráyè kó wọn lọ.
0: Ẹ kàn sí Manad Al Imam Travel and Tour.
1: Lórí ìtàkùn àgbáyé www.manadtravel.com.
0: Telephone 08057522230
1: tàbí 0702686275
0: pẹ̀lú nọ́mbà mẹ́ta wa
1: +96653987674.
0: A wà ní number 1 Random Plaza, Iriakari Estate, Oluyole Extension, along Akala Expressway, Ibadan.
1: The Gas Shopping Complex, Iyanagba Idiroko Border,
0: Ogun State.
1: Millet Multipurpose Plaza,
0: Michael Koloso Expressway, Ajegunle.
2: O balẹ̀ bagẹ̀rẹ̀ o wọlé pẹ̀lú Steve. Jagunlabi ọkùnrin ogun gentleman on the body system ògbóǹtarìgì àkànṣe bitters tó bá oríṣiríṣi àìsàn bí 50 nínú àgọ ara wọ̀nyá àyà 50 bitters bẹ̀ tí gbogbo obìnrin tó dá tiẹ̀ mọ̀ ìmùlẹ̀ àwọn boys tó fẹ́ pẹ́ lórí ẹ̀ tó fẹ́ ṣe normal ra 50 bitters wà fún gbogbo sisi ológe ọmọge tó sexy bọ̀bọ̀ àti bàbá tó fẹ́ wà fully active in the other room tàbí kó mọ́ lọ́mọge wọlé kó má lè ṣe normal. Waves Limited, SLR káàkiri gbogbo ibi tí wọ́n ti ń tajà tó jójúlówó. Office address wa ni Lot 3 Light and Craft Building, Basharun, Ibadan. While our head office is at Ojaja Mall, Abraham Adesanya, Ajah, Lagos. To be our distributor, call 0704-318-3929. 50 bitters, NAFDAC Ijolote.
3: Bàbá Ìbàrùbá Oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
4: Ẹran jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí fún ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrùbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọ̀lẹ́gun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn dédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ́ èèyàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrùbá ọba Iṣan ara ìyànà UBA Bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girls Grammar School 08033881008 àbí 0701821111. Irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín. Àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bú bí èlùbọ́.
5: Ẹtì yín mélòó gbogbo èèyàn pínlẹ̀ Ọ̀yọ́ Whitestone Souvenir ló rán mi sí yín lórí gbogbo èèyàn tó ti lùkan wọ̀lú Ìbàdàn. Tẹ́ nìkan rẹ ṣe tẹ̀sí nílò souvenir lóríṣiríṣi tó jẹ́ original pọ́nbélé tẹ́ lè lò nínú ilé tẹ́ lè fi ṣẹ̀bùn fáwọn onínáwó gbogbo lọ́jọ́ ayẹyẹ wọn bí àríyá àgbéyàwó òkú àgbà ọjọ́ òbí ìsílẹ̀ àti fún àwọn ọmọdé. Ká sọ díẹ̀ kẹ́ lè mọ̀ pọ́ jàgídí yapa. High quality stone mix blender gara tí ń bẹ lórí stone mix blender wa o. Stone mix yam panda
6: àsọ̀sùdìyànlẹ̀ yọ sọ́ka.
5: Back to school items, souvenir bags, high quality stainless pot. Ti doctor recommend pé ká máa lò nílùú àsìkò yìí. Pressing iron, àwọn ògbà lóde lóríṣiríṣi. Abọ́mọ̀fọ́, serving dish, rechargeable fans, gbogbo irinṣẹ́ tó wúlò fẹ́yìn Ketra, solar fan. Ohun èlò ní kitchen àti nínú ilé. Ó sì wò yín ká báyìí set up kitchen yín. A tún lè báyìí ṣe. Tí gbogbo kọ́lọ̀ ó sì jọra ohun kulẹ̀lẹ̀. For the original souvenir, gbéra ńlẹ̀ máa lọ sí Whitestone Souvenir, Ìdí-àpẹ́ Odùdúwà Building, directly opposite NNPC filling station, Ìdí-àpẹ́ Ìbàdàn. Bó rajà lọ́pọ̀, ó lè pè 08069134989 08069134989 Whitestone Souvenirs. Débí ọ̀rajà. Ẹtì yín mélòó gbogbo èèyàn pínlẹ̀ Ọ̀yọ́.
7: Wagilu FM 96.7.
8: Ẹ káàbọ̀ padà látojú ajá. Ẹ̀yin èèyàn mi tí ẹ ti ń kàn sí mi tí ẹ ti ń gba details ẹ ṣe gojú ọ̀nì tìyìn. Ẹ ṣeun sì dúpẹ́ nínú ẹ̀spẹ́ǹtì ẹ̀yìn yòókù náà. Ẹ̀yìn tí àkáǹtì bá mi tó bá ń bẹ lọ́wọ́ yín àkáǹtì yẹn náà ni. Tàbí kẹ́ ẹ pé nọ́mbà mi lẹ́yìn ètò. WhatsApp number ni ẹ fi mẹ́sẹ̀jì mi, ẹ má pè direct call. WhatsApp number ni ẹ fi mẹ́sẹ̀jì mi 08038484675. Bàbá kan pè mí nígbà tá à ń ṣáájú àti lọ́wọ́ pé ṣé ó bímọ fún ará Ghana yìí. Bẹ́ẹ̀ ni ó bímọ bíi mẹ́ta fún. Ìyá ìsìn ni àtọmọ tán bí àtọmọ àǹtí wọn gbogbo wọn náà kú dúpẹ́ mi ni pé inú mi ti ẹ̀dùn fún ìyá tí ó ní ká wá gbé kọ̀ǹtínà yìí. Agbára Ọlọ́run. Mo tẹ́yìn náà fẹ́ dáadáa, Ọlọ́run bó bá mi fún yín. Sọ ẹja kúrò lórí eléyìí. Ẹyin èèyàn mi iṣẹ́ ìgbàgbé ń patì káàṣì ẹ̀. A play káàṣì ẹ̀. A sì mú ẹni tí ó gba 25,000 naira fún ti káàṣì ẹ̀. Ẹ máa ń lo ọbẹ̀ *347*1004*2#* *347*1004*2#. Fún ti káàṣì ẹ̀. Mo ń sáré lọ mú yẹn máa lọ ọbẹ̀. Ilé ẹja bọ́ sábala ọ̀rọ̀ àṣírí. Nǹkan àṣírí wo níbẹ̀ lọ́kàn yín tẹ́ ẹ fẹ́ sọ? Ta ló ṣẹ̀yìn? Nǹkan wo lẹ lè sọ síta tó jẹ́ pé fúnra yín lè fẹ́ kàn fẹ́ gun dání? Tàbí tẹ́ ẹ rò pé ọ̀rọ̀ yóò lẹ́yìn ẹ nílò mọ̀ràn lé lórí? Ẹ fẹ́ káwọn èèyàn gbà yín mọ̀ràn lórí nǹkan tó ṣẹlẹ̀ yìí? Ètì ń bẹ lọ́kàn yín tipẹ́. Mo sọ àìbú èèyàn lórí ètò yìí. Àìbú ẹnikẹ́ni. Tìyẹn ni pé kẹ́ ẹ sọ nǹkan tó ṣẹlẹ̀. Ojú òpó tẹ́ sì fi pè mí. Ní agbára tí mo wà yìí. Fóònù nọmbà tẹ́ fi pè wá. Òní 09123708675. 09123708675. Ẹ̀yin tẹ́ ń gbọ́ wa láti ilẹ̀ òkèrè, ojú òpó tẹ̀yìn ọ̀tọ̀ ni. Ojú òpó tẹ̀yìn tẹ́ ń bẹ ilẹ̀ òkèrè ni +23481424910006. Hello, hello, ekale. Ẹ bá yí rédíò yín lọlẹ̀ sá. Ṣé ẹ̀ ń gbọ́ mi sá? Bí wọ́n lọ́ ẹ̀ṣẹ̀ lọ́dọ̀ rédíò wọn. Hello? Yes, sir.
6: Ẹ gbọ́lẹ̀ sá.
8: Mo ń gbọ́ yín bàbá mi.
6: Ọ̀rọ̀ àṣírí ni mo fẹ́ bá yín sọ̀rọ̀.
8: Mo ń gbọ́ yín sá.
6: Mo fẹ́ gbàgbọ́
8: nígbà tí mo fẹ́ sọ ìgbésẹ̀. Rédíò ṣé ẹ rédíò yín tẹ fi ń gbọ́ mi, ṣé ó wà ní títàn ni sá?
6: Bẹ́ẹ̀ni sá.
8: Ẹ lọ pa.
6: Okay, sá.
8: Hello.
6: Hello.
8: Ṣé mo gbọ́ yín báyìí sá?
6: Ẹ kàlẹ́.
8: Ṣé ó yá pápápá?
6: Ọ̀rọ̀ àṣírí tí mo fẹ́ sọ ni pé ó ní àwọn àgbà kan pẹ̀lú ìyàwó kan obìnrin ọmọ méjì fún mi. Ṣé ń gbọ́ sá?
8: Mo ń gbọ́ yín sá.
6: Ó bí ọmọ méjì fún mi, ọkùnrin kan obìnrin kan. Èmi àti ẹ̀ sá kọ́ra wa. Ṣùgbọ́n ọmọ tá a gbà kọ́ra wa, ó ní owó bàbá tó bí mi lọ́mọ nímú. Bàbá yẹn wá padà wá pè mí. Ní wọ́n sọ fún mi pé àlè pé ọ̀yà àbí kọ́ pé àlè ní ọ̀pọ̀ kọ́ ya wípé ìdí táwọn fi bómi kọ ọmọbìnrin tí wọ́n kọ́ ẹ ni wípé òwà tí ẹ fẹ́ bí lèmi tó dàgbúrò ní ọjọ́ láṣepọ̀.
8: Mi ò gbọ́ yín dáadáa o, ẹni kí ló ṣẹlẹ̀ pẹ̀lú àwọn bàbá yẹn? Hello sir.
6: Hello.
8: Kílẹ̀ ẹ bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ sà, ẹ̀jọ̀ ẹ má bínú.
6: Mo ní ọ̀rọ̀ àṣírí tí mo fẹ́ bá yín sọ. Mo ní mo ní ìyàwó kan ní àsìkò kan ó bí ọmọ méjì fún mi. Èmi àti ẹ̀ wá kọ́ra wa. Ṣùgbọ́n nígbà tá a kọ́ra wa, ó ní ọwọ́ bàbá mi nínú.
8: Àgbà
6: kọ́ra wa gbà náà. Ó wá tó àwọn àsìkò kan bàbá yín wá pè mí pé kí n wá pọn fẹ́ bá mi sọ àwọn ọ̀rọ̀ àṣírí kan.
8: Bàbá yín.
6: Wọ́n ní ìdí tí àwọn fi jẹ́ kéèyàn àti ọmọbìnrin yẹn kọ́ra wa ni wípé ẹni tí wọ́n délé mi, òun àti ẹ̀ wọ́n jọ ní àṣepọ̀ láwọn táwọn. Ọ̀rọ̀ àṣírí ẹ̀ pẹ̀lú èyí ló padà fi bú wó padà jẹ́ kó mà kí bàbá mi sọ fún mi tí mo fi bú mo fi sọ̀rọ̀ sí i ṣùgbọ́n wá jẹ́ kan tó yẹ pé ó bá gbé mi lọ́kàn tó jẹ́ wípé tẹ́lẹ̀tẹ́lẹ̀ èmi náà fẹ́ kórira àwọn ọmọ yẹn pé ó máa jẹ́ pé ẹ̀yin tó bí fún mi gan ni kọ́ ni mo ní èmi kọ́ ni mo bí yín ṣùgbọ́n ọkàn mi fà sọ́dọ̀ àwọn ọmọ yẹn dáì láti pè kí n fa mọ́ra padà kò tẹ́ fún mi láǹfààní.
8: Màmá bàbá
6: olóbìnrin tó le.
8: Ṣé rí ọ̀rọ̀ yìí nígbà tí ẹ ti lè fi tẹ́ ti sọ síta fún wọn ìyàwó yìí ti mọ̀ pé ẹ mọ̀ yín pé òun àti àwọn àbúrò wọn bí wọ́n jọ lájọṣepọ̀ àwọn àbúrò yín àbí bẹ́ẹ̀ kọ́ bàbá mi.
6: Bẹ́ẹ̀ni.
8: Ìyàwó yín ti mọ̀ pé ẹ ti mọ̀ mo ti mọ̀ pé àwọn mọ̀lẹ́bí kọ̀ọ̀kan àwọn fámílì ẹ̀ kọ̀ọ̀kan ti máa mọ̀ wípé ó bá búrò yín lájọṣepọ̀ nígbà tán ti mọ̀ yín ó ti kúrò ní nǹkan àṣírí pé kò jẹ́ kẹ́ ẹ rí àwọn ọmọ àárín ẹ̀yìn àti ẹ̀nìyàn máa wà kò sí nǹkan tí àwọn èèyàn fẹ́ sọ fún yín lórí ètò yìí tó lè ṣe ọ̀nà láti jẹ́ kí ráhùn ọmọ yín bá sọ̀rọ̀.
6: Ó ti fẹ́ sọ ọmọ yẹn di ọ̀tá fún mi.
8: Ọlọ́run ní gbà fún. Wá gbà kàrà wá gbà dùndú lọmọ kékeré fi ń mọ ojú èèyàn. Ó dá bàbá mi.
6: Ẹ ṣeun sá.
8: Ẹ jẹ́ àgbà ọ̀rọ̀ àṣírí. Nǹkan tó jẹ́ nǹkan àṣírí lọ́dọ̀ tiẹ̀ tó wù ẹ́ kó sọ síta ohun tí ò lè bẹ́ nìkan sọ ohun tí ń bẹ ní kò ẹ́ tó fílẹ̀ tó fẹ́ sọ síta ohun tí méjì mẹ́ta ò tí ì gbọ́ ṣùgbọ́n ọ̀kan ẹ̀ ló wà ọ̀rọ̀ àṣírí tá ń sọnù 0912370 8675 nípa ti káàṣẹ mi ní pẹ́ mú àwọn ọ̀rọ̀ ká máa ṣe bẹ́ẹ̀ ni pé ṣé kí n sọ àbí mo sọ ìwọ sọ síta káwọn èèyàn ó bẹ̀ẹ́ sọ kò sẹ́ni tí ò bú ọ. Ẹ kálẹ̀.

0: sin to wu ke ba so nbi ko se nke ni ti o buyin ai buyin lori eto yin o.
1: Hello, hello,
0: edakun e ja foju opo le eyin te ba mo pe e ti se tan ti so nkan asiri e ja fi le fa won to fe so.
1: Hello, hello, hello. Ati ti gbe o. Hello,
0: odo yin ni 0912370 8675.
1: Hello,
2: hello.
0: Kale. Iwo network yi gbo oro oluwa.
1: Hello.
0: Hello.
2: Ekale.
0: Yes, mo gbo yin ma. Okay, mo gbo yin sir.
2: Ọlọ́run fún mi.
0: Àmì sọ́rọ̀ àṣẹ ilé fẹ́ sọ.
2: Àti ipò tí mo fẹ́ sọ.
0: Kí lẹ wí?
2: Láti ipò tí mo fẹ́ sọ. Ṣùgbọ́n bí adé bá ti wà lórí ètò ni ìgbà mi máa sọ.
0: Ó dá sà. Hello.
2: Hello.
3: Hello. Hello.
0: Ekale sa.
3: Akweto.
0: Yes sir.
3: Alama fesho na gba fun yin.
0: Ami ateyin na. So ra se nbe te.
3: Ejo. Mo ni bi obin ni ran bareka ni o. Ati ke mi ni o gan lanu bareka. Ejo mo gba mi le get lori to do.
0: Olorun ba Olorun fun yin ri. Ibi kọ lẹ ti ri. Olorun fun yin lobinrin ara barika se.
3: Ṣùgbọ́n
0: àwa ń ṣe irú nǹkan báhun. Ṣé ti gbọ́ ọ̀gá mi? Hello.
2: Hello.
0: Ekale.
2: Ekale.
0: Yes, mo gbọ́ yín màmá.
2: Láti.
0: Ẹ má dárúkọ, ẹ má dárúkọ, ẹ má dárúkọ bí tẹ ti ń pè ẹ sọ. Ẹ sọ tẹ fẹ sọ.
2: Nígbà ọ̀rọ̀ kan ló ń kọ mí lóminú. Nípa àbúrò mi kan. Òun àti ìyàwó ẹ̀ wọ́n ti ṣe àwọn sílẹ̀. Òun ti di ọdún mélòó kan. Àbúrò mi ń sìn, ó mọ wá ronú nípa àwọn ọmọ yẹn. A dẹ̀ ń pe nọ́mbà ìyàwó ẹ̀ tó bá ti gbé tókọ̀ làwà. Ó ti wọ ọ̀rọ̀ ẹ̀gbọ́n ìyàwó yẹn kò dẹ̀ gbé fóònù. Àbúrò mi dẹ̀ nípa àwọn ọmọ yẹn ó ti fẹ́ sọ di nǹkan mí fún ìròyìn.
0: Màmá.
2: Sá.
0: Jẹ́rìí ọ̀rọ̀ àṣírí òun là ń sọ lórí ọ̀tún yìí ṣùgbọ́n ẹ mọ̀ tí kọ́ọ̀tì torí pé ẹni tó fi tiẹ̀ sílẹ̀ tó ń gbọ́ tẹni ẹlẹ́ni náà bá ní òun máa gbọ́ tiẹ̀ náà ṣùgbọ́n ẹ̀kan jẹ́ sọ fún yín. Jẹ́rìí bí nǹkan bá ṣẹlẹ̀ tó jẹ́ bí èdè àyedè láàrin lọ́kọ̀láyà tọmọ ti ń bẹ ńbẹ ẹni tó bá mọ̀ pé òun nífẹ̀ẹ́ ọmọ dáadáa kò ní fẹ́ jẹ́ kí ìpínyàwó dé yóò try gbogbo all possible best ẹ̀ láti má ṣe jẹ́ kí ìpínyàwó dé.
2: Ṣùgbọ́n àbúrò mi yẹn òun àyàwó mi jọ wà ìgbà tó wá di oníṣẹ́ oṣù mi ìgbà tó wá di end of month yẹn ó lọ ra oúnjẹ sílé ó ṣe ń bọ̀ ní ohun ọ̀kadà tó gùn àti mọ́tò wọ́n jọ gbára wọn ó wà ní traction lẹ́sẹ̀ lẹ́kàn. Níbi pé kò sọ fún àwọn akéwẹ́ǹtì àti ẹ̀gbọ́n ìgbẹ́fẹ̀ yẹn ti gbèsè kan la tó mọ̀ fún nǹkan yẹn ṣe. Inú ìmí gangan tó wá gbé lọ sí ọ̀sígbà ní Gbàdágbì tí ẹsẹ̀ yẹn fi gbiná. Fọ́ṣúnmí lè gbàdọ́tẹ̀ yẹn gbiná tọmọ yẹn lo bí oṣù kan ó gbèsè lọ. Ìgbà tó wá délé ni pé àwọn páàkì ẹ̀rù ìjà wọn ṣe níti.

0: ojú àti fẹ́ ra wọn mọ̀ tí ìyàwó bàjẹ́ ó ra wọn mọ̀ torí pé kò ra wọn mọ̀ ẹ mọ̀ jẹ́ ó fìrò ló ṣe rẹ̀ léṣe torí bí nǹkan kan bá ṣe obìnrin ò lè padà kò ní káwọn wá ṣùgbọ́n kó gbájúmọ́ ilé ayé ẹ̀ tó bá gbájúmọ́ ilé ayé ẹ̀ tó wó bá ń bẹ lọ́wọ́ rẹ̀ dáadáa obìnrin sì lè padà wá o yóò sọ parọ́ pé ṣé èṣù ni so ẹ kó mọ̀ fi tọmọ kó mọ̀ fi kẹ́wọ́ àwọn ọmọ ìbẹ́ lálàáfíà tó bá ń ṣe ẹ̀tọ́ wọn lọ́jọ́ iwájú wọn ni kò ṣe nǹkan kan ọlọ́run bó sọ ọmọ ìrírí ẹ ṣeun ma ẹ ṣe. eléyìí tí bàyá ìsọ yìí exception ni ọ̀pọ̀lọpọ̀ ẹ máa lo emotional blackmailing lẹ́yìn tí pínyà bá ti bù àtàn ẹ kò jẹ́ rọ́mọ ẹ ó yẹ kí n rọ́mọ mi kò jẹ́ kí n rọ́jà mọ̀ fún mo láìkí ọmọ mi tó bá láìkí ọmọ ẹ tó láìkí ilé ẹ kí ní àǹfààní pé o láìkí ọmọ o láìkí ìyá láìkí ìyá o sì láìkí àwọn ní àjẹ́ ọlọ́mọ ni ẹ́ o láìkí àwọn ọmọ ẹ kò sí nǹkan tó lè ṣe fáwọn ọmọ ẹ o lọ́ọ̀fù àwọn ọmọ ẹ gan ṣùgbọ́n ìyá wọn o èèntì ẹ ẹ ti míì sí ẹ torí pé when tips are down àwọn ọmọ tẹ̀lé ìyá tó bá kó ọmọ mẹ́wàá lẹ̀ mẹ́ta péré ló lè sọ pé bóyá òun fẹ́ lọ tẹ̀lé bàbá ìyá tí ń bẹ́ńlé tí ń sojúṣe ẹ̀ ni o ìyá tí ń bẹ́ńlé tí ń sojúṣe ẹ̀ tí ń ṣe ìrètò ẹ̀ tó yẹ kó ṣe fáwọn ọmọ ìwọ náà ṣètò tiẹ̀ náà ẹ̀yìn méjèèjì ẹjọ́ ń ṣètò tí nǹkan kan bá ṣẹlẹ̀ àwọn ọmọ ò lè jù sí ẹ mẹ́ta nínú mẹ́wàá ló lè jù sí ọkùnrin àwọn jẹ́ pé ọkùnrin náà ó ṣe ó tíráì gan nígbà tó o bá ti mọ̀ yí pé o nífẹ̀ẹ́ àwọn ọmọ rẹ ò fẹ́ jẹ́ káwọn ọmọ rẹ ó dọmọ ọlọ́mọ kò fẹ́ jẹ́ ká mọ̀ pé bàbá oníbàbá ẹni ọkùnrin ọlọ́kùnrin ní bàbá ẹ̀jẹ̀ á ṣì nọ́mà bíjà bá ń bẹ́ ńbẹ̀ ẹ̀jẹ̀ á rọ táwọn ọmọ wa àwọn òbí wa tán ní ọjà tí ọmọ bá ti wọ̀ ó ti dòkúta wọ́n mọ tán ṣègeṣepọ̀ orí wọn ò pè tẹ́ ń ṣe ní ìsìn tó ń dùn tó ń dà when things fall apart center ò ní hold mọ́ wọ ìyàwó náà òun fi ń lọ òun lọ fi ń dẹ́rù bọ́kọ nítí ò tó nǹkan ò kẹ́rù òun lọ ni nítí ò tó nǹkan ò kẹ́rù òun lọ ni ìwọ náà ó bá ń bẹ̀ torí ọmọ mi mo ṣe ń jìyà torí ọmọ mi mo ṣe ń ṣe gbogbo wàhálà tí mò ń ṣe ọlọ́run jẹ́ ká bí àwọn ojú oúnjẹ ọmọ àmàlà tá a bá fẹ́ jẹ́ kó ṣòfò á pọ̀n léwu ni tó bá pé torí ọmọ lè mọ̀ mọ̀ tẹ́ ẹ ní láìkí àwọn ọmọ yín tẹ́ ẹ fẹ́ jẹ́ káwọn ọmọ yín ó dọmọ ọlọ́mọ àwọn nǹkan kan bẹ tẹ́ mú mọ́ra àwọn nǹkan kan bẹ tẹ́ pa mọ́ra as ọkùnrin àwọn kan bẹ tó yẹ pé ẹ look away àsọkùnrin torí pé ẹ mọ̀ pé gbogbo aburú tán yóò affect àwọn ọmọ ẹ ẹyin ti tójú bọ ọwọ yín ti tẹ́tì ìyàwó yín ti tójú bọ ọwọ rẹ ti tẹ́tì àwọn ọmọ ń kọ́ ṣe kán lọ́dọ̀ ọmọ ọlọ́mọ oṣù ń bẹ ń tòsí ọmọ ń bẹ lákàtà rẹ gan òun sanwó dédé ọmọ rí pé dáàdì wa ń ṣe wàhálà ń bá wa lọ sọ ń gbé wa lọ sí chọọ́ọ̀chì ń ṣe gbogbo ẹ gan àwọn ọmọ sì láìkí ìyá wọn abilà tàǹsí gbà tí ẹ wá di things fall apart bàbá ń bẹ lọ́tọ̀ ìyá ń bẹ lọ́tọ̀ oṣooṣù ló lọ ń fún wọn lówó àbí ọ̀sọ̀ọ̀sẹ̀ ló lọ ń rí wọn òun rí wọn lẹ́ẹ̀kan lọ́sẹ̀ òun rí wọn lẹ́ẹ̀mejì lọ́sẹ̀ tuntun mi rí ságan owó ọdẹ ṣì ń bà ábùlàǹtà sí ọpọlọ tó ń tọ ẹni tí ń bẹ ń lé tẹ́ pé fún ọkùnrin ní ń bọ nílálẹ́ wá sùn tó ń ráwọn ọmọ lójoojúmọ́ gan àwọn ọmọ ò tí ì láìkí ẹ̀ ábùlàǹtà sí ìwọ ti condition àti separation tí wájú ẹ máa ríra yín ẹ̀ méjì. bi a marriage si marriage oni marriage ayawo mi ba mi soro bayi o se bayi nkan bayi lo se mo ri bayi mo ka bayi mo se gbogbo e at the end of the day nko kiloku lo to ko se mu mara o agbe ego wa agbe le ni ta ba fe ja yin pe mo ba so pe egun to ba pin dan mo ni won ni pin dan pe sanwa yin gbogbo wa eje n toju bole gba tan duro di oro asiri na iwo to nbe nle bayi oko re nbe nle iyawo re nbe nle o se oko re abi o se iyawo re o fe je nbo be ilé ẹ̀kọ́ alákọ̀ ilé ẹ̀kọ́ ìjọba máa gbọ́ gbogbo ọ̀bọ ọba adéfa ọfà ọba ife ọba ife ọba fọ́ a ó bá bá débẹ̀ ọba wọ́n tún fi sí a ó bá bẹ̀ẹ́ ẹja bá yín bẹ ọkọ yín bẹ bá mọ̀ pé ẹ ti ṣe ìyàwó yín tẹ́ ẹ ti ṣe ẹja bá yín bẹ̀ kilo ṣe ti o da kilo fẹ gba lọwọ ọkọ ẹ tọkẹ o fẹ fun ẹ easily kilo fẹ gba lọwọ ìyàwó ẹ ti ìyàwó ẹ fẹ tọ ẹdùn ẹ ìwàwo ni ìyàwó ẹ wù tó fẹ jẹ kó máa lọ bẹyẹn ìwàwo lọkọ ẹ wù tó fẹ jẹ kó máa lọ bẹyẹn mo fẹ jẹ abẹ sọ fun orí ètò ẹni dárúkọ má dárúkọ ẹnikẹ́ni o ẹ kàn sọ ohun tó ṣe fún wa ẹ já bá yín bẹ̀bẹ̀ 091-2370-8675 òní nọ́mbà tẹ́ fi pè 0913708675 Hello?
1: Hello?
0: Hello? Hello? Ekale?
1: Ekale, sir.
0: Yes, sir. Mo gbọ́ yín.
1: Ẹjọ́ tuntun ni. Mo ní ṣùkan ni.
0: Iṣu wo lẹ ní?
1: Owó ìyàwó mi.
0: Lórí ìyàwó yín ṣùgbọ́ lẹ ní lórí ẹ̀.
1: Mo ní àwọn ìṣọ̀kan tí mo ṣe. Mo jẹ́ kí ẹ bá mi ṣíkìmù kí ẹ bá mi bẹ̀.
0: Ẹ ṣe ìyàwó yín.
1: Bẹ́ẹ̀ni.
0: Ẹ fẹ́ jẹ́ kí n bá yín bẹ̀.
1: Bẹ́ẹ̀ni.
0: Ẹ ṣe wo lẹ́ṣẹ̀ ìyàwó yín.
1: Mo láwọn aṣemáṣe kan ní mo ti ṣe. Òun aṣemáṣe náà. Mo lè ti apologize pẹ̀lú àwọn aṣemáṣe yẹn. Àmọ́ alágbèé kò fún ìlú náà. Ìjọba mi bá wọn ṣọ.
0: Honestly speaking, inú mi á dùn láti bá yín bẹ̀. Aṣemáṣe wo ṣe lè hint mi?
1: Mo ní ṣe pẹ̀lú ìtàn pẹ̀lú ẹ̀mọ̀ kan tí mo ṣe aṣemáṣe tó sì rìn ìrìn sí tó sì bì ìdàn kan báwọn wà lè sọ pé aṣemáṣe tí mo ṣe wọn máa gbá pọ.
0: Ẹ come straight gan. Ẹ lọ fẹ́ ẹ fẹ́ obìnrin míì síta àbí.
1: Mo ṣe aṣemáṣe pẹ̀lú ẹ̀mí orúkọ mo fẹ́.
0: O lóyún.
1: O wa bẹ́ẹ̀ ni.
0: O ti bímọ.
1: Bẹ́ẹ̀ni.
0: Ǹjẹ́ ọ̀sẹ̀ ti bímọ o ti kúrò láṣemáṣe ẹ mọ̀ bí ọmọ tẹ́ ti bí o ti kúrò ní mistake. Aṣemáṣe ẹja fihàn bọ̀ ẹ ti ẹ bẹ̀yàwó yín àbí.
1: Kò tí sí kò tó pọ̀ ní àti ọmọbìnrin ọ̀pọ̀ mọ́
0: tàbí lọ
1: ọ̀tọ́nìkà kò sí lọ sí court kíní àti ti ṣeré láti máa sọ fún láti kankan báwọn.
0: Ṣé ẹ̀yin àtàrábìnrin náà ẹ̀jọ́ ní kankan papọ̀ mọ́ ẹ pè mọ́.
1: Àjọ ní kankan papọ̀ mọ́ kò tí sí ẹni kí n tó lọ láàrin ọmọ ọmọkálẹ̀ kò tí depart. Àdéhùn tó ní ní pé kí wọ́n ṣe kí wọ́n. Kí n bá sanwó sí wípé ní kí n bá sanwó sí.
0: se e ki wa le ro boyo n biyawo yin nu
1: mo pe en ti mo di si o kontan
0: to ti n te so e odun wo lo sele
1: sa
0: odun wo lo sele sa
1: mo le ko si last year
0: last omo to bi fun yin ti todun melo
1: is going to be father to be odun kan ta besha
0: o ti last year ko lo sele hun be yan ba yan bi mo fun yan odun ka ta bo yo sa fi bi osu bi mesan loyun mo ti yo nkan ti mo fe yo mo ti pe bi odun ka ta bo sugbe si ti lo si court bi pe e ni kankan se pelu won mo bi pe e kan mo fun won lowo ni nje ro boye le lo n bi yawo yin na abo tun ti ka yin bo mi
1: oh ona ni isu ti on bi won je pe emi go ti wa happy ni mo ilé ìdárópọ̀ ẹni tí ní lágbẹ́kì kòkó lára ń bu àti gbogbo ọ̀pọ̀lọpọ̀ something like that.
0: Ọ̀gá mi.
1: Ọkàn tí mi gan.
0: Ọ̀gá mi.
1: Ṣé ni lé láti bá mi bẹ̀ láti.
0: Ó ti yé mi. Ó ti yé mi. Iṣẹ́ tẹ̀ ń ṣe ṣé iṣẹ́ aládàáni lẹ̀ ń ṣe ẹ má dárúkọ iṣẹ́ tẹ̀ ń ṣe o ṣé iṣẹ́ aládàáni ni iṣẹ́ ọwọ́ ni àbí ẹ̀ ń ṣiṣẹ́ ìjọba.
1: Iṣẹ́ aládàáni ni.
0: Ẹ̀yin ni ọ̀gá ilé iṣẹ́ yín.
1: Bẹ́ẹ̀ni.
0: Ok. Ẹ bá ń gbé fóònù fún yà. Ẹ ká lẹ́mà.
2: Ẹ ká lẹ́mà.
0: Yes ma, Gbenga lorúkọ mi ma láti Lagilu FM. Kí lẹ wí?
2: Ẹ ká lẹ́mà.
0: Yes ma mi. Béèyàn bá ti pẹ tí èèyàn bá ti mọ ẹjọ́ ẹlẹ́bi kò ní pẹ lórí ìkúnlẹ̀ ṣùgbọ́n kó tó tẹ̀ di pé mo bá bàbá bẹ̀bẹ̀ ǹjẹ́ mo lè mọ nǹkan tó jẹ́ kẹ́ ẹ change sí wọn pátápátá.
2: Ẹ wo ẹ ṣe nǹkan ní kí yóò bàjẹ́.
0: Àmì.
2: Ṣé rí mi ń ṣe àlejò prógrámù gbígbọ́. Ó ti pẹ́ gan-an tẹ́ pẹ́ gan-an. Before ọ̀gẹ́ tó máa ṣe ní prógrámù yìí ní ọ̀sẹ̀ àmì láàárọ̀
0: ó ti pẹ́ nìyẹn
2: láti fọ́mù mi ṣùgbọ́n wọn ní ká gbọ́ nǹkan kò dàbí ká mú un lò ó ti ní ajọ́ mo ń gbọ́ prógrámù dáadáa ni ṣùgbọ́n ó ń sẹ́yìn gbogbo yẹn káàmù ni àwọn ìbẹ̀rù ìbá dẹ̀ ni gbogbo nǹkan tí yorùbá ti fọkàn sí tí ibi tí yorùbá fò tọ́ sí tí yorùbá ti bò tọ́ lẹ̀.
0: Àwọn dùnyàn.
2: Tí yorùbá ti lọ bá irọ́ dìbẹ̀.
0: Àwọn dùnyàn.
2: Ó máa ń dùnyàn so kò dẹ̀ sí kò sí nǹkan tó ń pè nígbè yàrá òtún pé kéèyàn ní bílíìbù nínú ara èèyàn lọ. Tí bílíìbù yẹn bá ti lè kú ẹni ìjà tanra wa kákan jọ mọ irun fún mi lò lókun.
0: Ṣé wọn ṣe yín kí ṣe pé bóyá ẹ tún ká wọn padà lẹ́yìn eléyìí tán ti ṣe wọn ẹ ká wọn padà yín nìkan náà ni màmá. Kí lẹ wí?
2: Mi ò ní trọ́ọ̀tì àárín yẹn o. So mi ò ní ṣẹlẹ̀ tó mọ́ ń tọkùn sí èèyàn káàkiri ìgbà tí ìrẹsẹ̀ ti lè ṣẹlẹ̀ kò sí nǹkan tó wà níbẹ̀.
0: Mo fíìlì fún yín.
2: Ìjà kò dẹ̀ sí ìbínú.
0: Mo fíìlì fún yín. Ṣé rí irú èèyàn tó mọ hùwà bẹ́ẹ̀ ṣe ń hùwà yóò jẹ́ obìnrin tó jẹ́ pé righteous woman ni obìnrin tó jẹ́ pé láti ìgbà tọkọ rẹ̀ ti fẹ́ ó finú tan ọkùnrin míì kò sì wúrí ju ọkọ rẹ̀ lọ obìnrin tó jẹ́ pé kò kọ́ ìṣe kò wò ṣe àwọn obìnrin míì tí wọ́n hùwà tó gbájúmọ́ ohun tó bá wá tí irú nǹkan báyìí bá ṣẹlẹ̀ a máa dùnyàn torí pé ohun tí ẹ lè gbà náà fi lọ yìí ṣùgbọ́n bẹ́ẹ̀ tún ṣe wá sọ̀rọ̀ lẹ́lẹ́ẹ̀kejì màmá mo tún rí wípé ẹ jẹ́ obìnrin tó jẹ́ pé bó bá nífẹ̀ẹ́ èèyàn nífẹ̀ẹ́ nìyẹn 100% kò sí 99 ara fún mi pé kọ́ èèyàn máa fẹ́ tán kò sí 99 lọ́rọ̀ wọn ń gbìyànjú àti pè mọ́ padà ìyá ẹ̀ ní kò sí nǹkan kan máa fún mi lò ó ẹ lè fún mi lò ó ẹ ló mà. Èmi mò ń pè yín báyìí orí kọ́kàdì mi lè wà. Jẹ́ ti gbọ́. So ní ìsín màmá pé bá ní ẹ máa lò lọ báyìí ìgbéyàwó yín ti tó ọdún mélòó. 15. Olorun ti fun yin ni omo.
2: Alhamdulillah.
0: Oro gba toro na sele awon molebi wa ba yin da si won be yin abi.
2: Ah. Anybody o be mi o. Anybody o se so fun yin tija go ni mo fi gbo.
0: Ni tumo se pe eje obirin gidi nu tori pe won mo du ti won fi so fun yin won menu ti won fi so tori pe won ni pe kilo tun fe e ba gbe fun foko gan ba gbe fun foko e ba gbe fun foko na e gbe fun fun won assalamu alaikum oga mi
3: oga
0: mi e je beere kan mo kan fe beere ni inu mi dun pelepele sasise kile n fe ti yawo yin o se fun yin na ibere mo kan beere mi ti fe je ke soro kile n fe ti yawo yin o se fun yin
3: o fe ka pada sori
0: ani kile n fe tele ti won se fun yin te fi lo beun
3: ko si
0: o ti tan egbe fun won nkan ti mo fe je nkan ti mo fe gbonu alaja
2: cha
0: itu mo fe fidi mule pe iyawo gidi ni yin tan fi sadura fun iyawo tori pe 10 over 10 le gba oko ni ko si nkan kan ta won fe te se fa won sugbe won lo be nigba tan si lo be oju won bo
2: eko ni lupa ramoran ni ami egbe ni
0: beni seri eje beere mi lowo yin mami o ohun ti mo n gbo e voice ti mo n gbo e mami e ti 50
2: ah ara o
0: e ti 40 abi
2: beni
0: ti koja e ti 45
2: ti to be je
0: e seun eyi tumọ si pe be se wa igbesi aye yin e si ripe bi mo si si n wo yin yi e se enikeni bi e se obirin to fe koko
4: sorry your account is too low for the destination you're trying to
0: worry n pe yin n si pe yin pada e ma ti pe mi dakun

0: ti ń gbìyànjú láti ti pè wọ́n padà lórí ojú òpó mi. Hello, ma.
1: Hello, sir.
0: Yeah. Ṣé ń gbọ́ mi
1: ma? Èmi náà ti ń tura àti pé yìí.
0: Mo rò pé ẹ̀yin la fẹ́ bẹ̀ yín ni, so ẹ mọ̀ jẹ́ mi fẹ́ jẹ́ kẹ́ wíìtì káàdì yín ni. Àwa la ṣẹ̀ báyìí, àwa la jésù. Tó ti yé yín, so ẹ má ṣe wàhálà. Màmá, bẹ́ẹ̀ ṣe wà yìí tẹ́ pé ẹ ti over 40. Mi ò dẹ̀ bí mo ṣe ń wò ó ni o, mi rò bóyá mo right àbí mo wrong o. Bí mo ṣe ń wò ó yìí, sound like obìnrin tó fẹ́ kọ́kọ́. Pé bóyá ẹ wò pé ẹ fi ọkọ yín lẹ̀.
1: Ṣé mo bẹ́ẹ̀ náà kí n kọ́kọ́ torí àwọn ọmọ mi.
0: Ẹ ṣeun.
1: Mi lè fún àwọn ọmọ mi kalẹ̀.
0: Ẹ ṣeun màámi. Ẹ ṣeun màámi. Ìdí tí mo fi sọ̀rọ̀ yẹn nìyẹn pé ẹ ṣe bẹ́ẹ̀. Ṣùgbọ́n ẹ ti lọ́kàn yín, ẹ ti plan, ẹ ti settle down pé bọ́kọ yín ṣe wà kò sí nǹkan kan tó fẹ́ dẹ̀yìn àti ẹ̀pọ̀ mọ́. Lẹ́yìn ìṣàdúrà ṣàmì. Ṣùgbọ́n ìgbé ayé yín, ìgbádùn tó yẹ kẹ́ ẹ jẹ, bẹ́ẹ̀ ṣe plánù ẹ̀kọ́ leléyìí pé at age of 41 or 42 or 43 ọkọ mọ̀ ṣe tì ẹ̀ lọ́tọ̀, èmi náà mọ̀ ṣe tì mí lọ́tọ̀, kò lè rí nǹkan kan mọ́ bá ṣe wà nǹkan tí táyì bá wà àti rẹ́rìn mo rẹ́rìn, táyì bá wà àti kanjúkù mo kanjúkù. Ṣùgbọ́n ọdún mélòó lè fẹ́ fi ṣerú eléyìí nínú ìgbéyàwó tó yẹ kẹ́ ẹ máa enjoy, nínú ìgbéyàwó tó yẹ kẹ́ ẹ jẹ́ káwọn èèyàn máa tún máa fi ń ṣe àwòkọ́ṣe, torí pé bífọ́ wọ́n fi ń ṣàwòkọ́ṣe ni.
1: Bí mo ṣe bẹ lọ́rùn rẹ̀ nìyẹn, ìgbà tí mi ìdàwà padà bá bẹ́ẹ̀
0: nǹkan. Ẹ̀yin ti gbàgbé pé ọlọ́run ló máa ń dára tó wù, ọlọ́run ló mú rírí kúrò nínú àìrí. Ohun tó ṣẹlẹ̀ ohun ọlọ́run fẹ́ fi tẹ́ẹ̀sì ìgbàgbọ́ yín ni. Ẹ dúpẹ́ o màmá. Yes, ma.
1: À ń bímọ yẹn ò jẹ́ tuntun. Even though téèyàn bá múyàwó wálé gan pé mo fẹ́ fẹ́yàwó. Ìyàwó ni téèyàn, ẹni tí ò téèyàn lọ́jọ́ orí ó ń ṣe ìyálé ìyàwó náà. Bọ̀ tí ò bá bí lọ́ngà àwọn nǹkan kan mọ̀, mi ò lè made up mind mi lórí pé tó. Kọ́níkálukú mo ṣe sàlám sàlám.
0: Màmá ṣé mo lè mọ nǹkan tó tún papọ̀ mọ́?
1: Ẹ mọ̀ pé àwọn Yorùbá ní ìbàjẹ́ ọjọ́ kan. Kò í tán lógún ọdún.
0: Ó yẹ ẹjẹ.
1: Egbò ìbàjẹ́ kò dẹ̀ kí ń san.
0: Ẹ já mi sí kí ló ṣẹlẹ̀. Kí náà sọ, kí ló ṣẹlẹ̀ lásìkò ìgbà yẹn tó tún fi da iyọ̀ sójú egbò.
1: Nǹkan kan bá ṣẹlẹ̀ láàrin ẹni tí mò ń sọ yìí, wọ́n jẹ́ ẹni tó jẹ́ pé even though nínú ẹbí wọn ni kì í fẹ́ kí ẹnì kankan fi ẹnu àléébù kan. Ibùdó lẹ́nu iṣẹ́ gan máa gbaná sórí ni. Bọ̀ ṣé wo ẹni bẹ́ẹ̀ nìkan máa ṣẹlẹ̀ láàrin èèyàn tó máa bi pé mo báyan jẹ́ káàkiri mọ́ sọ̀rọ̀ yàn to the extent pé èèyàn wá ní níyì níbi kankan.
0: Mo ti yé mi.
1: Káwọn tí n kò lẹ́tọ̀ọ́ kéèyàn sọ̀rọ̀ èèyàn kéèyàn dẹ̀ báyan jẹ́ débi pé káwọn lébọ̀ yẹn mọ̀ sọ pé ẹ̀nà ni téèyàn dẹ̀ kì í ṣe wé èèyàn bẹ́ẹ̀. Kéèyàn rọra sàn ìyàwó ilé tèmi, ìyàwó ilé èèyàn.
0: Ó ga.
1: Ṣé lórí pé à ń fẹ́yàwó síta yìí? À ń ṣẹ̀dẹ̀ rí o. Ọlọ́run ò kí ń fi owó ọjà san fún yàn. Alhamdulilayi mo dúpẹ́ fọlọ́run. Mi ò ní nǹkan kan ṣùgbọ́n mo lọ́lọ́run.
0: Ìyá Alájà. Alájà.
1: Ṣé mo ń gbọ́ yìí?
0: Ṣé ẹ rí ilé èèyàn lèèyàn ti ń jẹ èkúté ilé onídodo? Ṣe rí láéláé lọ́kọ àti ìyàwó àti máa jà, ó ti di mọ́lí. Ẹni tó bá sọ wípé torí pé ọkọ àti ìyàwó jà wọ́n wá padà wàá rẹ́ padà, inú wa ń bí òun àbí bóyá kò ṣẹlẹ̀ rí, ẹni náà kò tiẹ̀ bóyá ẹni yẹn ò sínú marriage. Àti ọkọ àti ìyàwó tán jà tán ní kóòtù gan ni tán lọ rojọ́, ìyàwó rojọ́ báyìí, ọkọ rojọ́ báyìí mọ́ra wọn, wọ́n tú wọn ká àwọn méjì padà, wọ́n sì jọ ń gbélé wọn mú yàn sí. Àwíjàre ni gbogbo nǹkan tọkọ yín sọ lásìkò ìgbà tí ó fi ń tà láti bà yín jẹ́ pé wàhálà yín ti pọ̀ jù, àgídí yín ti pọ̀ jù, kìnìkan kan ó ṣe báyìí fún mi, ó tún ṣe báyìí fún mi, tẹ́ fi rò pé ó ti disappoint yín. awin jare lokan yin wa gbogbo gba yen kawo yen le wa ni side yen se ri gbogbo awon eyan ti won be inside won yen inu awon eyan yen n dun bile aye igbe igbesi aye yin se ri deep down family ti won na ko ro si o sugba family yin to dun tele tele tan fi n sadura fun family won mo mo ti so the case study ipe se bo nun ko tan awon neighbors ten so awon family members awon colleagues yin a ma wo pe won ma bu oko abi kon ma bu yawo se bi family to fi n so pe kini se bo ni ko lo sele si won bayi so ti ri e ti fun won loro so nu sugba gege bi muslimi ododo idariji yin da o ye ke o ye ke pa ota lenu mo ni gbogbo awon ti won ri yin tetele bi ogo tan fi yin yan gan ti won wa wo yin nisin pe ko dun o ye ke surprise si won ke je ki fe yin wa double sin tori pe oko yin ti mo wo ti soba
1: anu ko si kankan lokan yin mi o show anything soju wa
0: se ri ko si
1: mo pe bi an se le so fun ma pe
0: se bodo oko yin ni ku wa ko si be se fe react pelu nkan te so yin o dun yin looto awon ara ata awon neighbors awon eyan na ma mo nkan to nsele pe ko tanu ya e le act tan ninu le yin ko si be se le se eyin fun ra yin le le forgive ara yin e dupe tin tin ba se oju opo le nisin e gbo opolopo awon okunrin tan lo fe eyan fufun yan loyun ta kan ni ki lo sele ehe won be obe o gbo o gera tuna wo ma lo ni mo ti fe niyan mo ti fun lo ni eyo omo mi ni mo fe lo ki sugbon pelu nti iro pelu nto ko yin so pe awon ti e ti lo court omo nikan la won ni kini kan won nikan se pelu iya yen e dupe pe olorun si fun yin loko yin olorun si fe fun yin second chance ninu gbe igbeyawo yin e wa jo se ri gbogbo nkan to ko nse yi o try lati fa yin mora o ti kabamo alaji ti kabamo ntan se o wa try lati fa yin mora o wa gbogbo ona lati wa oju rere yin se yin to ba wa ri pe o ti try gbogbo possible best ti o oju rere yin yo give up to ba wa give up o ti mo pe bi os irole irole abi osan ojo aye awon se ri bayi bawo lo se ma rin lale e ma mo won le bota baba fowo tun bo mo wi a fit to si fa mora o so pe iyawo gidi ni tori be loko se n be yin lati enjoy e si dakun e dariji tan e kan dariji tan e je ki gbogbo awon neighbors awon tan mo soro yi e pa won lenu mo e show won pe ife nbe nbe pe kan le nife oko yin igba na le yin no wa gbadun aye yin daada tori e si young ma o ye ke gbadun oko yin di bi 85 abe ru be ni
1: abe ni ma tenu asi
0: ki le wi
1: mo ni tenu si ma tenu
0: to e ma je ko ma lo bayi eyin gan e ri pe lenu jo meta ti gbogbo be se n boko yin ja o nje oni lo lenu yin daada ara yin gan oni bo se ye ko e free e le free te ba ti toko ba ti wa ran ti o ba se ara dinu yin le do te ba rai ba won re yin soro ba kini kan soro inu yin adun bo to ba ti de ti e se n wo yen inu yin oni dun edo follow yin ati tan na yin ko ni balance tori pe e n wo eni tinu yin o ti njo si e yonu si won mama e dakun ke te yonu si ra yin te ba je ki nko mo lo daada bo se ko mo lo inu yin na ni dun e wa wo la pe arakunrin yin tun pe yin tun gbiyanju ati pe mi ti mo si mo pe won ti ri gbogbo nkan to ju awon ri won ni sanwo aso be soro ma esu si ni raye nu gbeyawo yin
1: amama
0: e dakun se dariji won tan patapata
1: ninu ni dise
0: ami se dariji won tan patapata
1: ah o se tan won na
0: e so po ti tan
1: ah o
0: se tan se gba po ti tan
1: wan la o se tan
0: se to ba di lola awon eyan awon family members tan ri pe e binu tan gba yen se e restore ife yen e ma restore e tan o e ma je kan ri pa won ri feyin ri store kan ni promo se gbo mami alaja e ma ri store e ma yin store etan e ma ti ri store gbogbo etan e kokko mo ri to e kokko fi bi abi 70 si se won da pada 71 72 to fi ma 100 pada o je ko boya accelerator ni se gbo ṣugbọn e je ka awon eyan tan wa lara ndi e je kan rin pe alaafia ti gbajoba pe ti ni fi oko yin pada e mo se be se mo se tele tele mo bere won e mo lo bi se won e je kan ri tele tele won mo bu yin pe gboko lori abi e gbe won lori pada e mo pa ntete won e dakun se gbo
1: ni atun si ni da
0: amin
1: se yin de ni ti se
0: amin se n fokan si pe e ti po ti pari
1: si pe vince
0: e promise mi mi fe ni eni wa layo mi fe to pe so be sugbon se ti ki n gba po ti tan
1: den
0: e ba n gbe phone foko
2: e lo so ro
0: oga mi won lo ti tan mo si ni ba po ti tan bo se wa
2: ami
0: ya la e dakun ko to di pe e pe mi bawo na se mo nse la lale te fi mo ko won ja pe won si binu die die sin po le se mi won si mo
2: se mo pe wa ti desire ti di pe e sumo eni won ba na o ti reduce to come
0: mo pe ndu ni mo ri ya
2: mo wa pilu mo ya ni
0: eyin ta lo wa pilu mo ya yin aba won
2: emi ni
0: olo ori yin lo ba yin wa ori yin lo ba yin wa
2: e se pa e se ngomo bi appreciate jọba
0: ibo wa ni pilo yen wa bayi
2: o wa le bi mai
0: e so sile le e so sile e so pilo yen solda e so sile e so ko lori bed e ti e kokko so ko lori bed na
2: mo ti so pilo le o
0: owo wo le fi so le
2: owo tun ni o
0: e gbo fun fumada le gbo fun falaja alaja
1: defa
0: te ba ri pe pilo o jabo emi mo ni o so pilo danu
1: ah
0: o
1: da
0: tori a mo nko ri kan awon church si esi mo nko pe emi le o lo fogo re oluwa ma foku ta ro po mi wo ba olola mi mo ni o so pilo yen danu mo de emi ni ke de bi eru tori mo mo pe ja ti tan ko sogun mo ko so temo se ti gbo ma mi
1: den sir
0: e kan so fun won pe ele e so bayi pe e dari ji o mo se be mo e so kin mo gbo bayi
1: dari ji e mo se be
0: ni ele e si ni fere ele ni fere
1: o se
0: e so pe ele da yin ti dari ji won
1: dan ti dari ji
0: ki lori ki won na adisa ogun ma ti awon adisa si se bo se se o so gbe isu ni eni ka disa yin wa di mo yin o ti padan ti di mo yin mo eh
1: adisa o wa bi
0: eni e so pe eni ko wa di mo yin eni wa o ti to ti pe eni ko wa di mo yin omo wa na ni
1: a mi so be
0: eh
1: mo ti so be
0: eh so eni ko wa di mo yin mo ni
1: e o wa di mo
0: eh so ko e fa disa si
1: mo ti pe adisa
0: eni ko di mo yin
1: oni
0: di mo ni ti di mo yin
1: eni
0: ko gbo ori ile aya yin
1: ti bele
0: ero ko gbele
1: mi paro
0: e gbe phone fun won eh en duro de mi ke to gbele abi e gbele ke ma soro lo
2: oya oya mo di gbele
0: ibo le gbele kini ta lo ni e mo lo bayi ibo le gbele
2: sa
0: ibo le gbe ori yin le
2: aya mi
0: se e lo pilo mo
2: o mo so pilo mi pe ah
0: eh
2: mo se wu gba nu
0: eh eh e mo se be
2: o mo ni ba yen je o se
0: gbo ibo ni ya fi owo won si ibo ni ya fi owo won si
2: gbo te ba nse pata awo ni mo je o se
0: ami ami ibo alaja fi owo won si
2: sa
0: alaja bo na fi owo won si
2: awo re ni
0: ibo na fi si
2: oye
0: ya ni ni mejeji
2: eye kan ni o
0: e ntan mi e di e si ntan mi won fowo won saya yin mo ni ke gbe ori yin le aya won e wa na fowo won saya yin bo lo se possible
2: o ti possible bayi sa o
0: se bo ya kan fowo won o ya kan won wa nbo mi ni bo ya kan won wa leyin yin abi ko wa ni ibo mi ma binu o ki le wi
2: e de na la wi de na ti bo ni laya
0: on bo le yin laya soju kan oju kan wa lo owo won wa won fa ya yin sere won fa ya yin sere.
3: Yes, I sing good morning, appreciate you.
0: Se ki wa ma lo.
3: E wa ma e sunga sa mo dupe sa o.
0: Se ki ma lo.
3: E wa ma lo bayi sa.
0: Se e yanju yoku.
3: E si go sa Olorun ni bayi.
0: Se yanju yoku Alaji.
3: A yanju yoku bayi lale.
0: Olorun ba yin yanju.
3: E ti munu mi du Olorun ni bayi enje o.
0: Bo ti dabo.
3: Olorun ni bayi ti na je la se Olorun.
0: Mi e mo se be mo.
3: E si gan.
0: E si.
3: E si mo dupe o.
0: O dabo.
3: Yes sir. E si gan sa. Yes sir.
0: Mo ti gbe ti yin na mo ti gbe hello yes ma
4: e jo mu ko fe gbe nkan kan ni e jo sa kilo de ton fun je mo ma so aso baje mo ma aso baje ti baye ofun je e jo mu fe ke yan yin ke salaye fun
0: ti oko yin se oko yin so aso baje abi
4: ah Jesus o nu ba o aso baje okun mo ma so aso baje ti je ko ti yin o se bayi ma ma ni o se o ja baye o je ko le ni
0: Ah, e jo mo ke salaye fun mi ni o. E ba n gbe fun fun ko yin kan salaye idi nkan tan ri tan fi se be. E gbe fun fun won. Ah, awon ko ni gbe o. E mo so be, e fi si speaker.
4: Ah, e won. Ah,
0: e fi si speaker ba, e ba n gbe fun. E fi si speaker. E kan ko ti. Eyin le ro jo ba. E ko si so idi tawon fi so aso baje. Se aso baje na so really ni abi ki lo sele iroya I bayi yo ti ru yo ti soro to di po pick call me ja gbe call temi na won fe lodge complain ni won le lodge complain won ta won le se kini won te re button obirin hello
5: hello
0: yes sir
5: ah e si e di tanaji e yan di temi na la ti sa so di jo me je
0: olorun ni o yanju re mo gbo yin
5: ah e ma dupe
0: o ya mo gbo yin ki lo se ti yin mo gbo yin ma ba
5: ah e wo o ti lo bi ti ati bayi
0: o ti lo bi
5: ah odun jila
0: o ti lo bi 12 years
5: ben sa a le ti le daso
0: te ti se kini
5: eh a le ti lo sun ti ya ara so papo
0: e sun papo
5: eh kan ti le se na mi bo se
0: ki le se baba laarin mi ati yin one on one ki le se
5: iyawo ko dare
0: mm
5: so sa
0: mm
5: oni mo se yawo bo da o wan tro lo ati o fe ri be o te ti so fun family ti ko kon ko ka ka ti nkan tan ba le je le le
0: eh
5: don pata pata te je fun bo do po o wa pe awon mo je ko ti ko ku ku family yo fi je ti se yawo bo do
0: e so ro soke baba mi e so ro soke kò rí bẹ́ẹ̀ ọlọ́run sì rí yín pé kò rí bẹ́ẹ̀ mo lọ́lọ́run rí yín pé kò rí bẹ́ẹ̀ bọ̀ látìgbà yẹn niyàwó yín ti lọ dá yàrá sọ́tọ̀ ọ̀gá mi ìyàwó yín wọ́n ti kọjá wọ́n kọjá 18 years wọ́n mọ nkan tó tí wọ́n rí tán bá rí bọ̀ ó pọ́sibù kò jẹ́ pé wọn ò rí dáadáa ṣùgbọ́n wọn ò lè sọ a lè pe ajá ká sọ pé ọ̀bọ ni a lè parọ́ fún wọn láàrin èmi àti yín ẹ̀yin àti ìyàwó ẹ̀gbọ́n yín ẹ̀ close àbí.
5: ìyàwó ẹ̀gbọ́n rẹ̀ a close gan bẹ́ẹ̀ ni.
0: ṣé ìyàwó ẹ̀gbọ́n ìyàwó yín àbí ìyàwó ẹ̀gbọ́n yín.
5: Ìyàwó
0: ẹ̀gbọ́n ìyàwó yín ẹ̀yìn àti ẹ̀ close àbí.
5: Bẹ́ẹ̀ni nígbà yẹn.
0: Nígbà yẹn.
5: Nígbà yẹn.
0: Ó dà.
5: Ó dẹ̀ ti pa àwọn ọmọdé kò pé mo bá yàwó bọ̀dọ̀ wọn.
0: So láti ìgbà yẹn láti bí ọdún mélòó lọ̀rọ̀ yìí.
5: Ó ti
0: tó 12 years ní ìsín gbogbo àwọn ọmọ yín gan wọ́n á ti kúrò nílé tàbẹ́ ìṣìjọ gbogbo àwọn ọmọ yín sì wà nílé.
5: Àwọn ó sì kú ọmọ àwọn tó sì ti wà
0: nípò. Ok.
5: Ó sì kú ẹni kan.
0: Ṣùgbọ́n ní ìsìn báyìí ìyàwó yín ti wọ́n ti wà yàrá wọn báyìí ṣá ń gbọ́ rédíò àbọ̀n ti sùn.
5: À ẹ ti sùn.
0: Ẹ kò sí ní ta fẹ́ ṣe lásìkò ìwọ̀n ti sùn. Ẹ ṣe fẹ́ lọ jí wọn ni.
5: Àmì ìlọ́jú ẹ̀.
0: Kò sí ní ta fẹ́ ṣe àárọ̀ la ní kẹ́ ẹ mẹ́sáàgì mi lórí WhatsApp sa. Yes sir. Kò sí ní ta fẹ́ ṣe lásìkò yìí.
6: Hello, Baba Oloye.
0: Yada Sola.
6: Eh, ne damu.
0: Ami ala.
6: Opo atunto.
0: Yes, ma.
6: Ile se lo le daru.
0: Ami ala.
6: Jantale.
0: Tesim.
6: Ma ko to ni le yo dimu.
0: Mm, ko si ah, ko si wahala ko si to fi se yan.
6: Eh, ne dare. Emi o gbo nene o.
0: Nene.
6: E ba pe lele ba nwa o.
0: Ti ro nene o, nene o wa, nene wa. Raye bi wole ni.
6: Eh. Ya ro ro e ku eto.
0: Ami, ami, ami. E seun, e seun.

0: Hello.
1: Ẹ sọ fún yàtá sọlá kọ́ di orí bẹ́ẹ̀dì mu.
0: Ẹ fi yàtá sọlá lẹ̀ yàtẹ̀ ta ló ti ẹ̀pẹ̀ iná. Nǹkan mi sọ ni tó fi kọ́. Ẹ̀yin èèyàn wa ẹja àtojú bọ̀ nílé. Ilé wo ni ò dùn? Àṣe má ṣe wo lẹ ṣe? Ìkọjá àyè wo lẹ ṣe tẹ̀ sí rí pé ẹ̀fẹ̀ kó máa lọ bẹ́ẹ̀? Hello. Yes sir. Ìyàwó yín ṣó ń bẹ lẹ́gbẹ̀ẹ́ yín.
2: Bẹ́ẹ̀ sì ń ṣe ètò yìí, inú wá sì ń dùn gan-an.
0: Ẹ ṣeun.
2: Ọlọ́run ní ìpàdé sí yín lórúkọ ológun Ọlọ́run.
0: Àmì.
2: Àwọn àwọn náà ti ń sẹ̀sùn fún àjèjì ìyá ọlọ́dọ̀ ti ń sáré.
0: Ìyàwó yóò sì ń lọ́dọ̀ yín.
2: Bẹ́ẹ̀ ni sá.
0: Ìyá Ọlọ́run á ṣe. Ọlọ́run á ṣe. Ọlọ́run ní ṣeun tó
3: pọ̀.
0: Ìyàwó yín kọ́.
3: Ẹ̀yin gbẹ́gbẹ́ mo fẹ́ kí sà.
0: Ẹ ṣeun, ṣé ìyàwó yín ń bẹ lẹ́gbẹ̀ẹ́ yín?
3: Mo fẹ́ sọ kọ́kọ́ ní sà.
0: Ó yà.
3: Mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ ṣe ọjọ́ ni. Mo pè yín láàárọ̀ ọjọ́ kan báyìí. Pé àwọn ọmọ máa ṣe ni, ẹ̀yin dẹ̀dẹ̀ bá mi yanjú ẹ̀.
0: Bẹ́ẹ̀
3: láì rí mi rí láìṣẹ́ ní kí dẹ̀dẹ̀ bá mi yanjú
0: Zero 09123708675. Hello.
4: Hello, Daddy.
0: Eka le mami, eka ro.
4: Eri ni o ni oro popo.
0: Hmm.
4: O yan di awon ara yi. Igbon won ti ma so pe poro le tun tun kan. I make the message.
0: Mama radio yin pariwo o.
4: Eh okay.
0: Ki le wi?
4: Bẹ́ẹ̀ máa nìkan tí bá ń rìn ní apisíìkì yàtọ̀ fún tọ́lọ́hún oṣù afọ́mọdé ní ìyìn ìdùn pẹ̀lú ògùn ọlọ́run ìyìn kárí.
0: Àmì àlà.
4: Láwọ̀ ní ìsìn. Àtọ̀rọ̀ mo ti ń pè.
0: Ẹ ṣe máa nù. Ẹ ṣe gan ma. 09123708675. Hello.
5: Ẹ̀mí ẹ̀ṣá ló
0: sàn. Yes, ma.
5: Ẹ wò. Mo fẹ́ sọ ọ̀dọ̀ mi náà ni.
0: Sọkọ yín ṣàwà lẹ́gbẹ̀ẹ́ yín.
5: Wọ́n wà ní ìlú mú àwọn agbọ́mú mi ń sọ.
0: Kí lẹ ṣe fún wọn?
5: Mi ò ṣe kankan fún wọn, àwọn ọgbọ́n ọlọ́ṣẹ́ ni.
0: Kí lọ ṣe, ṣé wọ́n mọ̀ páwọn ṣẹ́ yìí ṣá torí mi láìkì chitin?
5: Wọ́n máa ń ní àwọn pé àwọn ò lè ráìtì àwọn.
0: Left dẹ̀ náà wà.
5: Bẹ́ẹ̀ ni.
0: Ó yá kí lọ ṣe.
5: Ẹ rí bọ́ ṣe wà ni. Wọ́n máa ń pẹ́ dé. Mo dẹ̀ ti sọ, tó òun ò ti ẹ̀pẹ̀ ṣéǹjì rárá. Tó wá sí wáyé náà, wọ́n tún máa ní kí fáwọn olóúnjẹ. Tó ìkọ̀ tó máa dẹ̀ ń bí mi nínú, táwọn ọlọ́dẹ̀ mọ̀ kó máa ń bí mi nínú. Wọ́n dẹ̀ tẹ́ fẹ́ mọ̀ pé ní kéèkì tí àwọn máa ń ṣe. Wọ́n máa ní láti jẹ́ káwọn wọlé. Wọ́n lè wọlé 1, wọ́n lè wọlé 12.
0: Iṣẹ́ wo náà ń ṣe mà?
5: Transporter ni wọn.
0: Màmí. Transporter ṣé within Ibadan ni àbí wọ́n máa.
5: Bẹ́ẹ̀ni.
0: Nínú Ibadan.
5: Ẹ̀kọ́ dẹ̀ sọ pé wọn ò gbọ́dọ̀ máa pẹ́ǹta mọ́.
0: Ta ló sọ bẹ́ẹ̀?
5: Ṣèbí ìgbà tí ẹ̀rọ àwọn bandits ń gbà yẹn.
0: Màmá ìgbà wo ẹjẹ́ ń bèrè báyìí torí mo mọ̀ pé obìnrin ni yín náà ẹ̀jẹ̀ ní bẹ lára tiyín. Ìgbà wo náà máa ń kúrò nílé?
5: Ó pẹ́ jù 7.
0: 7 dájí.
5: Bẹ́ẹ̀ni.
0: Wọ́n á wọlé lóru.
5: Bẹ́ẹ̀ni.
0: Ṣé gbogbo ọjọ́ àbí ó máa ń fi weekend lẹ̀?
5: Ojoojúmọ́.
0: Wọ́n
5: mọ Sunday.
0: Kò yẹ kó rí bẹ́ẹ̀. Bọ̀ ẹ wá dúró, tán bá wá pẹ́ láti ta, tán bá bèrè oúnjẹ, ẹni wá tó wá bèrè oúnjẹ, ṣé tán bá ti dé ẹ̀fẹ́ fún wọn lóúnjẹ ni?
5: Èmi lè ti máa sọ ni, even dògbà mí ni ẹ fẹ́ sílẹ̀ kù gbà tí inú bá ń bì mí.
0: Àwọn wá sọ pé àwọn fẹ́ jẹun.
5: Wọ́n á máa sọ pé oúnjẹ. Màálẹ̀ ní kọ́ lọ bù.
0: Sọ́kọ yín máa ń ṣe fàájì.
5: Ó pọ̀. Àwọn bọ́n rẹ̀rìn bí sọ́wọ́. Ṣé rí kan mọ̀ mọ́.
0: Ẹ dúró ṣé wọ́n máa ń kóbìnrin?
5: Wọ́n máa ń kó tẹ́lẹ̀ mọ́ àwọn ìyá sì ń ṣe yìí.
0: Ṣùgbọ́n ní ìsìn wọn ò ṣe mọ́.
5: Ì mọ́.
0: Ẹ bá ń gbé fóònù fún wọn, wọ́n lẹ́jọ́ láti jẹ lálẹ́. Ẹ gbé fóònù fún wọn.
5: Wọ́n ní ẹgbẹ́.
0: Ọ̀gá mi. Ẹjọ́ ìṣẹ́jọ́ èèyàn ká má mọ̀ dá. Mi ò tiẹ̀ sọ̀rọ̀ pé bóyá ẹ̀ ń gbé èèyàn pé ẹ̀ ń wọlé láago méjìlá aago kan. Mi ì sọ̀rọ̀ yín. tori pe awon to ba n travel bo awon iya loja awon tan taja to je pa go mejila la ise close tan se gbogbo eyan kan ni o sa gbe won ani ko gbo oni moto kan ti lo mo close sugbon bi igba ti kan ni pe bo se so yi ni o bi igba te eyan iya ije ni o
6: igba mi wa mo le lo wo bo
0: e lo wo bo lo se e ma n gba leaf sa to pe e kan mo pe fe joko nu le e fe lo bi kankan yato sojo ojo why ko ti e si why kan mo kan ni pe moto mo rin
6: ma fa yele
0: ko si leaf
6: ma fa yele
0: baba e dakun se mo reason se mo reason sa e iyawo yin ti sabi amo to melo
6: meta
0: mo de ri wi pe won sabi omo to bo lowo to wa lowo won ni si omo kekere ni seri mi o le wa lara won o opolopo awon okunrin wa to je pe ade won wa selfish tara won nikan na mo e mo e ti mo buy time pelu iyawo lasiko tin ba sabi amo lowo e ti mo pe bi iyawo yin ba nbe nu oyun ko se ni kankan ti o joju si to ba si loyun tan to ba bimo tan odun ko odun meji yo fi na si omo to mo ba ti wa wo odun meji tan e tun fun loyun mi mo fe mo leyin o si nbe to ba ti wo odun meji mi e tun fun loyun mi yo tun mo fi yen na si se ti mo pe e ti gba gbogbo ojo odun yen lowo e bi 8 or 9
6: omo to wa bimo le gan sin esi
0: baba imo leyin o nkan mo so keyin eyin le ma si na e
6: igba mi mo le lo wo bo
0: baba mi se ri edupe lowo olohun pe eni iyawo laye ta wa yi o eni iyawo to fe ke titi mo wale eni iyawo to fe mo feel oko re opolopo legi so pe 16% awon obirin tan wa lasiko yi ara won iyawo yin wa o awon 84 yoku won o ni ran yin o ori Facebook ori TikTok ori Snapchat ori WhatsApp ni won ti mo ri joy gift en ti o mo munu won du tegbo e dakun e je a change igba o le bere sin change igba o le mo wole ti yawo yo mo ri oju yin le te jo mo doweke te ba je on tan te jo soro
6: o ma para ki e mo ti
0: change time wo le lato la lo bayi time wo le wole
6: 9:30
0: se ni gbogbo ko se ojo kan te ma joko sinu le abi te ma wa nle
6: every Sunday by mama wa
0: kele wi
6: un every Sunday mama wa ni
0: ero no wa ni every Sunday e si se half day tori pe iyawo bi te mo ke emi mo wa considerate o e si se half day ke titi pada wole lojo Sunday ojo Sunday ni isin ba e mo wole boya bi ago mefa to ago meje ke sise tori te ba tu sise na ko tun ni si nkan ti yawo fe je
6: o ti ye nja re
0: se ti gbo se e se e sise se e mo titi mo wo lojo Sunday
6: ya lo gbo na ma fi sokan
0: e fi sokan e wa da kun laarin mi ati yin laarin mi ati yin omo melo ni nbe nle
6: meta na
0: e da kun laarin mi ati yin se le mo fe gba nkan kan lowo yin se ma se fun mi igba o le ti gbe yawo yin jade last atawon mo te gbe mo jade ke ko mo sinu moto te gbe mo jade
6: ah a le wan jade tele
0: igba o le gbe mo jade last
6: ah
0: o ti pe e ba gbe phone fun ya
5: listen
0: igba won gbe yin jade last
5: ah o ti pe gan
0: o to su melo
5: as ma going to be a woman 1 year
0: then. 1 year. Take shake by Val.
5: Take
0: shake by Val at a time. Go to court. Ah, yeah, yeah, with the heck, well, yeah. Ah, yeah.
7: Count is too low for the destination.
0: Eh, what's it? A jewel jackie, old Nicka, Katimo, Veg, by Daddy, I illuminate people, will lead me some bike or some Timo Festival. Oh, that, but by meeting in Bukoi. Tori pe call to wole ko je kin le ni number yin lowo nba tun pe yin lori number mi baba yi te ba n gbo mi ebe ti mo fe beyin lojo Sunday e wa yin e gbe yawo yin jade olopo yin te n gbo mi
8: ìgbà wo lẹ finú fídọ̀ kẹ pé ìyàwó mi bọ́ sínú mọ́tò ọjọ́ ká gbọ̀ kadà ẹ játa kẹ̀kẹ́ ìgbéyàwó yín lọ ní ẹ báyìí jẹ́ káwọn ọmọ yín náà kán tiẹ̀ jókòó àwọn lè tí ọrùn ò bá tó tébù kan sáà jókòó kan lọrùn báyìí ẹ ra ẹlẹ́rìn dòdò ẹ fi straw lé wọn lọ́wọ́ ẹ gbé wọn kúrò nù ilé ẹ tí ẹ gbé wọn kúrò nílé jẹ́ káwọn náà tún padà wọlé inú wọn ó dùn mo lè tírìtì wọn nu ẹ mú ọjọ́ kan láàrin ọ̀sẹ̀ lóòótọ́ ẹ̀ ń ṣiṣẹ́ lóòótọ́ torí wọn lẹ ṣe ń ṣiṣẹ́ inú wa máa dùn fún nǹkan báwọn ẹ gbé wọn bọ́ta ẹmú wọn yan kankan lè mọ̀ pé ìyàwó yín lélẹ̀ ẹ sọ fún aṣọ tí ń bẹ nítẹ̀lé àpótí rẹ̀ ẹ̀jẹ̀ ń lọ bọ̀ òun kó bọ́ta kẹjọ jáde. Hello. Ìyàwó yín kọ́ bàbá mi. Ẹ fẹ́ fẹjọ́ ìyàwó yín sùn mí. Mi ṣe kóòtù. Bọ̀ wọ́n sílẹ̀gbẹ̀ yín báyìí. Lẹ́yìn ètò ni kẹ́ pè mí. Yes. Ẹ̀yin èèyàn jẹ́ ẹja yín sì kankan. Ṣé ẹ rí gbogbo ọ̀nà lèèyàn ṣe lè pa adìyẹ tó jẹ́ pé ti pọ́n ò ní kò ní yọ sílẹ̀. Gbogbo nǹkan lẹ ti try. Tó bá béèrè lọ́wọ́ rẹ àwọn ọkọ̀ dáadáa ni mí mò ń tọ́jú ilé mò ń ṣe gbogbo ẹ̀. Ọ̀nà wo ló fi ń gbà tírìtì ìyàwó ẹ̀? Ó ti lọ látàtàárọ̀. Òde lálẹ́ ìfìyàwó lẹ́ẹ̀lẹ́. Òde lálẹ́ bó bá dé lálẹ́ náà ó ti ba lórí bẹ́ẹ̀dì yóò ti rọrùn mọ́ra yóò ti sùn tiẹ̀. Tàbí kò hàn pọ́npọ́n yóò sì gẹ̀ẹ́tì fún ọ. Ibi tó fi sí náà ló bà. Délé rotíìnì ẹ̀ náà nu kọ̀rọ̀ yàrá. Kó lọ ra nǹkan ládùúgbò kó tún padà. Ẹ mọ̀ pé ohun tó dáa ó wọ àwọn obìnrin náà. Ṣùgbọ́n obìnrin ò ní sọ̀rọ̀. Àsìkò tí ó bá sọ̀rọ̀ ló sọ pé kí ni ṣé àtijọ́ àti mu yín náà kọ́ mu bá káàkiri ni. Torí yín náà mo ṣe ń ṣe wàhálà náà. Owó lágbájá la sì wá àti rí. Ọ̀kadà tí mo gbà yín sọ mẹ́ǹtì ni. O mọ̀ kí gbogbo wàhálà ń bẹ tá a fẹ́ san gbogbo gbèsè ń bẹ nílẹ̀ tá a fẹ́ san ṣéyàn ló kù lọ́rọ̀ tèmi. Tó o bá nífẹ̀ẹ́ ara rẹ̀ fún mẹ́ńtà ẹ̀ ti ìyàwó ẹ̀ o ní láti máa ṣe nǹkan tó jẹ́ pé ó rí ẹ̀ kẹlòmíì ṣe kò sí ti ń jẹ́ ìtìjú sọ fún ìyàwó ẹ̀ ó yá ẹwẹ̀ ẹwọ sọ oyè gbogbo ẹjẹ́ á jáde. Ẹ sọ fún wọn lọ́jọ́ kan wípé wo mi ò ẹ má dáná oúnjẹ alẹ́ má dá ẹja lọ jẹun ta ó dà ṣe fẹ́ gbọ́ tí ẹ kó wọn jáde lọ sí tree lẹ bó ṣe meat pie bó ṣe ọ́nà rí meat pie lásán lè rà ńbẹ jẹun débẹ̀ kan ti ẹ̀ gba ẹ síbẹ̀ sára káwọn náà jáde mọ̀ jẹ́ pé ọjọ́ ọdún nìkan lẹ́kọ̀ọ́ wọn jáde àbọ̀jọ́ ovalu nìkan lẹ́kọ̀ọ́ wọn jáde má jẹun jọjọ́ tí àwọn ẹ̀ bá ń ṣe bẹ́ẹ̀dẹ̀ gan àbọ̀mọ̀ ẹ̀ kan ní ṣe bẹ́ẹ̀dẹ̀ má jẹun jọjọ́ yẹn jẹ́ kó jẹ́ ọjọ́ tí kìí ṣe ọjọ́ tí ẹ fẹ́ máàkì ẹnìtì gbé wọn jáde re owó ìrẹ́jọ. There are so many ways wà tẹ́ ẹ fi lè fìfẹ́ hàn síyàwó yín pé ẹ̀ ń gbélé face me and face you ẹ̀ ń gbé agbolé ìyẹn ò dìfà yín láti má ti fìfẹ́ hàn. Mo ti sọrí lórí ètò yìí délé lago mẹ́jọ àbí délé ńgbà tó bá yíwá àti ìyàwó ẹ̀jọ sọ̀rọ̀ tán kàn sọ fún pé yàwó bàtà wọṣọ ó yá já jáde fà ìfà wọn mọ́lẹ̀ bọ́n bá lẹ́ni tó dàgbà nú wọn kó mọ́ tẹ́kì àwọn ẹ páàkì mọ́tò gan ẹ sì fara yín lọ́wọ́ báyìí àdúgbò yín tẹ wọn ẹ kàn stroll ẹjọ́ rìn lọ àdúgbò ẹjọ́ bọ́sà àdúgbò kejì bọ́sì kẹta ẹ kàn jọ rìn rìn bóyá bíi 5 minutes or 10 minutes ẹ kàn rìn káàkiri ẹ fara yín lọ́wọ́ báyìí kẹjọ mọ́ wà lẹ́gbẹ̀ẹ́ ara yín kẹ mọ́ sọ̀rọ̀ kẹgbà atẹ́gùn rọ̀lẹ́ kò múyàwó ẹ sẹ́gbẹ́ kẹ rí night life kẹ rí alẹ́ kẹ rí gbogbo street light kẹ rí kíkẹ́tù kan kọjá kẹdẹ̀ padà wọlé kẹ lọ ṣáwà torí pé ẹ ti sweat ẹ tiẹ̀ lè mọ ìyàbì kankan yo mo be lori re ni pe adadi obirin mo like keyan fe gbe keyan fi won yan gan sugbon ko ri be lodo tin kanju kon leyin ni gbogbo gba meanwhile ewure okunrin at times ko lohun so mo ya agutan agutan lo so pe iya ohun ko bi kukuru adevig baba agbalagba obirin mi a ma be

ẹ̀yin lè fà tọkùnrin ò fi lè gbé yín jáde mọ́ ọkùnrin tó ti mọ nǹkan tó fẹ́ tó rí gbogbo owó ìjọ tó wá lòun fẹ́ gbé yín jáde ẹ̀yin lè mọ̀ pé olùfẹ́ gan pé olùfẹ́ gbé yín jáde lọ tí ẹ̀ dúró náà dúró ṣé nǹkan tọ́rọ̀ wá kàn mí ṣé nǹkan tó kàn nu nínú nǹkan tó wà nílẹ̀ kò gbé mi jáde a fẹ́ san school fees nídìí ìgbà yẹn ló wà rántí pé o ṣe promise ní school kò gbé ẹ jáde lẹ́vìdìí nǹkan tó wù ú bóyá ọkọ ìkọjá ń bì kan lórí ẹnìkan tó gbé ọkọ àtìyàwó jáde ó sì ó wù mí kí ìyàwó mi náà ṣe nǹkan báyìí wọn lòun fẹ́ gbé ọ jáde pẹ̀lú owó rẹ kò ní kó yá òun lówó kóun fi gbé ọ jáde o ìwọ ló wá bá pin pé àánú wa láìláì fẹ́ lọ waste owó báyìí wọ́n tó fẹ́ lọ owó tó fẹ́ waste yìí fi ra ráìsì kóńgò kìíní kan jẹ́ ká a jẹ́ ọ́nú lé náà ìlú náà ìmájì ìlú náà ta ráìsì wọn. èmi ò jẹ́ mi ò jẹ́ mi ò lọ fi mí lẹ̀ járe jẹ́ jókòó sínú ilé mi. inú ọkùnrin ó wò pé tó já òun lọ àbí mo ti gbọ́ sórí ohun tó wọ ọkùnrin nù bó o sì ṣe yóò gbẹ́lòmíì lọ ìwọ ló lùsì tó bá ti ń di lémọ́lémọ́ lẹ lè sọ pé rárá kó má ṣe mọ́ ẹ̀yin ẹ fi lẹ̀ ohun tó wù nù kíyàwó òun ṣe ó ní òdìjẹ́ kẹ́lòmíì sọ pé òun fẹ́ gbéyàwó tàbí gbọ́kọ̀ ẹ̀ jáde mọ́ sẹ́rí pé ẹ̀yìn lẹ́fà ó yẹ tó já kúrò lórí ìyún lẹ́mú rí ntẹ́ni tó sáré bẹ́ẹ̀ ni ẹ̀yìn èèyàn mi ọ̀nà kan ò wọ́jà ti ká haya ẹwà tó ẹwà ní ẹwà nàìjíríà àbí ẹ̀sìn nàìjíríà mọ́tò yín ní nǹkan kan ẹnìkan fi mọ́ ẹnìkan bóyá mọ́tò yín ní fọ́ọ̀tì ẹ̀sìn níbi tẹ́ ẹ̀ ń lọ tẹ́ ẹ ti búùkù àhẹ́ẹ̀dì o àbẹ́ ń bọ̀ nílé fọ́dún àbẹ́fẹ́ wá ṣe nǹkan lé ẹ nílò mọ́tò tẹ́ ẹ lè lò tẹ́ ẹ bá pè wá tàbí tẹ́ ẹ pè mí a lè send àwọn pictures sí

0: kalẹ o.
1: Ẹ kalẹ sa.
0: Adupẹ lọ náà yìí náà wọlé lé mi o.
1: Adupẹ.
0: Adupẹ lọ náà mo ti máa ń tọ́ lóò fúgbàmù yóò ti pẹ́. Àtàyè inú ẹ̀jẹ̀ máa tọ ìfọ̀n ìgbàmù wa. Adupẹ lọ náà. Orílẹ̀ àfiṣẹ́ ti gbé ẹ́fọ́ọ̀tì ńlá lẹ́yìn lágbára náà mọ́ bí ti rẹ̀.
1: Thank you sir. Ẹ ṣe wọn gámi.
0: Lágbára náà ẹ máa fẹ́ máa mọ̀ ṣe.
1: Ami.
0: Orílẹ̀ àfiṣẹ́
1: ti gbé ẹ̀ṣẹ̀ ṣe. Ẹ̀yin èèyàn mi ẹ ṣeun. Mo ti ń rọwọ́ yín ní orí Facebook mi lórí WhatsApp mi. Ọ̀gá mi aṣíwájú ẹ̀yin ẹ̀ ṣe mo ti rí 20,000. Ẹ̀yin tẹ bá sì fẹ́ gbọ́wọ́ sí nǹkan tí a fẹ́ fún ìyá yìí. Ohun tá a fẹ́ ṣe fún fún wọn a gbogbo yín náà lẹ́ gbogbo tá a bá fi ṣe. Ẹ dákun mo ṣe retí yín. Mi ò lẹ́lò míì gbin mo trust lọ́lọ́run mo sì trust yín. WhatsApp number mi ni kẹ́ ẹ fi bá mi sọ̀rọ̀ bẹ́ẹ̀ bá ní àkáǹtì details yẹn lówó 08038484675. Mami Fọlọ́run ṣọ́ tèmi tọ́pẹ́ Fọlákẹ́. Ọlọ́run rẹ́rìn-ín ọmọ ọlọ́run ní sunkún. Ọ̀gá mi Adémọ́lá Okunọlá. Hello? Hello?
2: Hello?
1: Yes, ma'am.
2: Hello, Ẹ̀ka o.
1: Ẹ̀ka mi, ma.
2: Akwaji.
1: Yes, ma.
2: Ẹ̀kọ́ àtúntò.
1: Yes, ma.
2: Ọgbọ́n ìmọ̀ye ọlọ́run àfihàn yín.
1: Àmì.
2: Ìfọ̀n yín kò ní dájú.
1: Àmì ọlọ́run.
2: Mo máa ń gbọ́ ètò yín dáadáa, lọ mi kí n
1: wọlé. Yes, ma.
2: Wàhálà yìí mo fọ́ gan lálẹ́ gan.
1: Ẹ mọ̀ fọ́ o, màá mi ẹ̀dì padà.
2: Pẹ̀lú àwọn ìdílé tẹ́ ti tò. Kódà ọlọ́run á tó tìyín náà, tìyín náà ní bàjẹ́ o.
1: Àmì ọlọ́run, àmì ọlọ́run.
2: Ẹ àṣà ẹ ṣe o, ọlọ́run á máa ṣọ́ yín, àbọ̀ ọlọ́run á dájú lórí gbogbo àwọn.
1: Àmì mà, àmì mà.
2: Ẹ ṣe o, ẹ ṣe gan-an
1: ni.
2: Àti pé kí ọ́yà ni mo ti sọ̀rọ̀ Olúwa tó yin Olúwa lè ṣe.

0: yàtọ̀ bàbá.
1: Ẹ káàárọ̀.
0: Ẹ káàjú.
1: Yes ma'am.
0: Káàjú yín ṣe.
1: Àmì.
0: Ẹ̀mí màgbélédé lẹ̀ o.
1: Àmì.
0: Ìdùnnú wà láàrin ìdààmú lórí ọmọ lórí ìyàwó.
1: Àmì.
0: Ní kìkìrì ni grandma ń jẹ gbogbo ni.
1: Ẹ ṣeun grandma. Grandma láti Jẹ̀bú gbọ́ ìkan nínú àwọn pàtàkì olólùfẹ́ ètò yìí nù. Hello.
2: Hello sir.
1: Ẹ káàárọ̀ sir.
2: Ẹ káàárọ̀ sir.
1: Bàbá ṣèyàwó yín ń bẹ lọ́dọ̀ yín báhùn.
2: Ah bàbá o kún bíi going to 30 years tí mi àti ṣẹ́tìrìtì mi.
1: Ìyá.
2: Bẹ̀tọ́ ló ń bá lè fún mi ṣe bọ́lá sí fún mi ṣe fún àwọn yòókù máa ṣọpẹ́.
1: Kò sí nǹkan kan tí ó tóbi jù níwájú Ọlọ́run láti ṣe. Ohun tá a ṣe ni pé a fi nọ́mbà wa síta kẹ́tù tó parí tó bá dẹ̀ yin ètò ẹ pé wa. Ẹ jẹ́ síbẹ̀. Yes sir. Ẹ jẹ́ àtọ́jú bọ́lé. 09123708675 Ẹ jẹ́ àbá yín tójú bọ̀lé yín. Hello.
3: Hello.
1: Ẹ káàárọ̀ sà.
3: Ẹ mà káàárọ̀.
1: Yes sà.
3: Ẹ kú ètò.
1: Yes sà.
3: Ẹ kú àtúnṣe o. Ọlọ́run ọ̀gá ògo ní fi sílẹ̀ o.
1: Àmì.
3: Orúkọ tèmi ni Ganiu Olọ́mbà Látàbẹ́kúta.
1: À ń gbọ́ yín sà.
3: Pé ń fẹ́ sùn kankan ni. Ẹ rí Lágbélú pẹ̀lú nọ́mbà pẹ́ fún Nàìjíríà tí kò máa lò. Ẹ fún ìlú òyìnbó ní nọ́mbà kan.
1: Bẹ́ẹ̀ni.
3: Ẹ fún Nàìjíríà ní nọ́mbà ẹyọkan ṣo.
1: Bẹ́ẹ̀ni.
3: Ẹni tó ń pè ní Nàìjíríà ju tẹni tó ń pè nílùú òyìnbó lọ.
1: Bẹ́ẹ̀ni.
3: Ó yẹ kí nọ́mbà Nàìjíríà kó jẹ́ méjì kí tìlú òyìnbó jẹ́ ẹyọkan. Sọ́mọ̀ kó gbogbo èèyàn ló ń complain pé wọ́n máa ń fẹ́ pè. Pé kì í wọlé. Èmi tí mo bá ń sọ̀rọ̀ mi ni mo bá ń sọ̀rọ̀ pé mi ríran pé mo dá wà nù lé tírí bẹ́dùn mi ò kí n fi láde rédíò kan etí mi gan ni rédíò wà tí mo gbé ṣe
1: fi ṣe wà. Ẹ ṣeun bàbá. Ẹ ṣe àmọrírì yín. Ohun tó ṣẹlẹ̀ ni pé ṣe rí ẹ̀yin olólùfẹ́ ìkànnì yín ẹ pọ̀ gan kódà kó jẹ́ pé nọ́mbà márùn la fi lẹ̀ fún yín. Bẹ́ẹ̀ náà still náà àwọn kan tún sì mọ tuntun dúró wípé káwọn kan sọ̀rọ̀ tán. Ṣé ẹ mọ̀ pé tá a bá fẹ́ gbà pé náà ẹyọ kan náà la lè gbà lẹ́ẹ̀kan náà. Ṣùgbọ́n ilé tẹ sọ
3: ẹ. Tó jẹ́ kí máa sọ bẹ́ẹ̀ ni pé tẹ́nìkan bá ká ilé tí kò bá wọlé tẹ́lẹ̀mí bá ìgbé bá máa sọ̀rọ̀ tán ó lè jẹ́ pé nọ́mbà kejì ló máa tẹ̀ tó máa fi ráàyè wọlé.
1: Ẹ ò dà sá wò kí là á ṣe sí nǹkan tẹ sọ yìí.
3: Ẹ
1: ṣe àdúpẹ́ sá. Ẹ̀yin èèyàn wa. À ń tojú bọ̀ lé ni gbogbo ẹ̀yìn tẹ̀ ń pè wá tẹ̀ ń kí wa ẹ ṣe àdúpẹ́ ṣùgbọ́n kò bá wù mí tá a bá lè ráyè tojú bọ̀ lé kàn sí kẹ́tù tó parí. Kò sí bá a ṣe ní ṣera wa. Ṣùgbọ́n sẹ́mi ń bí olóògùn ọ̀rẹ́ ìwà tá a bá jẹ́ lè tá a bá parí ìgbà ò láàtún jà mí. Aha àti ẹnu bó ṣe súnmọ́ra wọn tó tọ́ fẹ́ràn ara wọn tó wá máa jà. Iyì tí wọ́n ń bẹ́ ńbẹ̀ ní pé tá a bá ti jà ká a parí ẹ̀ ká tún tẹ̀síwájú. Tó ṣe ìyàwó tàbí ìyàwó tó ṣe ọkọ. Ó ṣeéṣe kẹ́ ẹ ti bẹ̀ wọ́n kán mọ́gbà tàbí ẹ tí ìbámu sọ rárá. Tẹ́yìn méjèèjì bá ń bẹ ńlé báyìí, kò ko pon dandan ke wa papo sugbon to ba ti je pe nu ile kan na lejo wa te ni access sira yin e pe sori etun bayi eni to ba nfe alaafia ohun ni o mo lepa re eni to ba nfe alaafia ninu ile ohun ni o kokko take step wakabanyi beoko yin epo wakabanyi beyawo yin 0912370 8675

0: Ekaaro.
1: Ekaaro.
0: Yes sir.
1: Ekaaro.
0: Ekaaro an gbo yin sir.
1: Aya eku se o.
0: Yes sir.
1: Ah Olorun mo fun yin se o.
0: Amen.
1: Ah ija bi ko ni daru o.
0: Amen.
1: Eh oruko mi ni Pastor Buade Adekote. So ise ti Olorun gbe le awon ran se Olorun lowo ti o se.
0: Abikila ti se leyin si bayi opolopo lo npe lati kiwa eni ti n gbiyanju ti pe hello
2: Adeye mi to show.
0: Mo ri po ti pete ti wa lori o.
2: Adeye mi to show pa.
0: Alaba.
2: Ro e ma se wa ngo sira wa. Ala bi o fun lodo.
0: Mo ba gbe ngba gbaju mo.
2: A bo njo lodo.
0: Be ni e fun njora ni owo kan na le image tun fun mo tun wole.
2: Mo gbe ni po lodo.
0: E se ngo.
2: Se ri baba to pe ki baba to pe se so pe. Ah oro gidi ni o. La gelu o pe gajoke ega eni wale la la
0: amen
2: e ba wa solution foro ti won so nipa pe
0: nipa ti
2: fun Nigeria ko pe meji e to bi ju be lo ju be awon alase lese mu be won o ma gbe lale momo e je ko pe meji
0: yes
2: tori pe ani me ma da lain awon ara lu ilu ibo yin lamu a le ro Nigeria lo nla papo e ko te ba fi number Nigeria stati ti leyinbo Bete la ton pe lo ibo a de ki won lopolopo pe amoriri won tori pe won gbagbe ile gbagbo Olorun ibi ton won ni baje Nigeria ni baje o a ki yen bo a bete loruko Jesus ojo to Olorun ojo
0: o da sir
2: na ba Nigeria je ko pe meje o ala fi afun ojo
0: ala fi afun yin sir Eyin te n kiwa e dakun tori Olorun e ti n ba so ri ke mi o enjoy be se n kiwa o mu n paro ni sugboye dalu ni selu abala ta wa labala toju bole eja toju bole eja araye toju bole e dakun Bẹ́yìn ni mi ò sako ẹ jẹ́ ká fi kíkí ilẹ̀ tẹ́ bá ti ń kíwa lọ́hùn àmọ́ gbọ́nbì yìí níbikíbi tẹ́ bá wà ẹ̀sà àmọ́ fàṣàlá tó ránṣẹ́ sí wa ni ṣùgbọ́n tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ jẹ́ àbádébì kan ẹ dákun tẹ́ bá ti pè mí tí bá ti ṣètòjú bọ̀lé ẹ ó ṣe é ṣe kí Asiso ti wọbọ lati bi. Hello.
1: Hello.
0: Didi yin pariwo ni o, ihan si wa leti. Hello.
3: Kale.
0: E kaaro sa.
3: Ko si sa.
0: Esun sa. Baba se fe ka ba yin toju bole yin ni.
3: Bene.
0: Iyawo yin ko.
3: Wa ni nlo so.
0: Kini nkan to sele? Ki le se fun wa bi ki na se fun yin?
3: Wa ni no special kan. O le ni di maro. Bi sori. O te pe.
0: Ko wa ti si e ti ri solution si lati gba yin.
3: Be ni so.
0: Iya, o ye je agbo.
3: Ese. Mo ti fe yawo mi jiri. sẹgbọn.
0: À ń gbọ́ yìí.
3: Ìyàwó méjèèjì tí mo fẹ́ yẹn. Ìkan lọ nínú oṣù kẹfà, ìkan lọ nínú oṣù kẹsàn-án. Ọlọ́kọ̀ ọdún kanáà.
0: Oṣù mẹ́ta síra àwọn.
3: Bẹ́ẹ̀ni. Ìyáálé inú ilé ló ń gbé ìyàwó ń gbé ta. Wọ́n mo fẹ́ fàyọ́ bẹ́ẹ̀ ni pé àwọn méjèèjì rè láti ìgbà tí mo ti fẹ́ wọn. Mo rẹ̀ láti lẹ̀. Mo rẹ̀ láti lẹ̀ o. Ó sì pé èmi bí wọ́n ṣe rẹ̀ yìí. Ṣùgbọ́n kankan tó wá bá mi lẹ́rù bẹ́ẹ̀ ni pé ìgbà kan náà ni àwọn kó jáde kó nu lé. Inú ilé tí mo kọ́ níyàlé ń gbé. Ilé tí mo rẹ̀ ń ti fún ìyàwó níta ló ń gbé jẹ. Ṣé ń gbọ́ mi sá?
0: À ń gbọ́ yín.
3: Nígbà tí mo wá ṣèwádìí, mo ṣàgbé ìgbésẹ̀ láti tọpinpin pé kí ló ṣẹlẹ̀. Mo lọ sílé àwọn ìyáálé mi lọ́dọ̀ àwọn mọ̀lẹ́bí ẹ̀. Mo bí lè pé kí ló ṣẹlẹ̀. Kí ló dé? Àkúwọ̀ ọ̀rẹ́ ẹ̀, mo káwọn dáadé ní àtúmọ̀ mi dání. Mo sá ní kò sí nǹkan kan náà ni. Ló dé? Ó kò sí nǹkan kan náà sá ni. Mo bá mi bí lè. Bí ọba ti ẹlẹ́sẹ̀ kan tí mo bá ṣe ọ̀, bí ọba ti lè sọ fún èmi fúnra mi tàbí wà náà dìbò. Ọ̀sà lè sọ ní gbangba family house. Èmi kò sí nǹkan kan náà ni. Kúpọ̀ mi, ara wa sínú dọ́dọ̀. Gbogbo ọdún kan sígbà yẹn, a tó lọ. Orí àwọn ọmọ. Ọ̀sà lè kò sí nǹkan kan náà ni. Ọ̀sà gbà ń ká dára. Ọ̀rọ̀ tí mo sọ yẹn ti fẹ́ tó bí ọdún mẹ́ta báyìí. Bí wọ́n ní mo fẹ́ fàyọ́ ń bẹ̀ ni pé ìyàwó tó jáde ní oṣù kẹsàn-án yẹn. Bùnmí tó lọ ló rẹ̀ jì ní nílé Bùnmí. Ó bímọ nínú oṣù kẹrin. Oṣù kẹrin ọdún mi síbà yẹn. Tí wọ́n á ń bí léèrè nígbà yẹn pé Kírísẹ̀lẹ̀ ìmọ̀ bó ti dín ìgbà mo fi lọ bẹ̀ torí ọmọ. Ọmọ sọ fún bó ti lọ fàáfàá. Ó ti ṣe gbá ìyẹn ìyàwó. Nǹkan tó wàá bà mí lẹ́rù tó lágbára lọ́kàn mi ni pé every blessed day ìyàwó yẹn ò lè mọ́ èmi lójoojúmọ́. Ó ti pè mí lónìí o lónìí. Mo ti sẹ́ndì ìwé sí. Torí pé ọmọ mẹ́ta ló bí fún mi. Ìyáálé ló bí ọmọ mẹ́rin. Wọ́n àtàgbọ̀ ọdún. Mo ti yàwó méjì mẹ́nu ilé o. Ṣùgbọ́n nǹkan kan tí òfin mi lọ́kàn balẹ̀ ni pé bí n bá jókòó tí n bá ń rò ó máa ń bira mi lérò pé ṣé kádàrá ni àbáfọwọ́fà.
0: Ẹ bàbá kẹ tó tẹ̀síwájú mo fẹ́ bèrè ìbéèrè kan. Ìyàwó tẹ ẹ ní pé lẹ́yìn oṣù méje báhun tó kúrò nílé yín náà bímọ. Ṣé mo kọ́ kúrò lóṣù kẹsàn-án? Wọ́n kúrò lóṣù kẹsàn-án wá bímọ ní oṣù kẹrin ọdún tó tẹ̀lé.
3: Bẹ́ẹ̀ni.
0: 7 months nìyẹn.
3: Bẹ́ẹ̀ni.
0: Ìgbà tẹ́ ẹ wá kọ̀ǹfù tí wọ́n pé ẹ mọ̀ pọ́yún bẹ lára àwọn kan tó gbóyún jáde kan tó kúrò nílé. Kí ni tó sọ? Ṣé wọ́n gbà pé ẹ̀yin lẹ lóyún? Wọ́n sì gbà pé ẹ̀yin lẹ lọ ọmọ táwọn bí àbí?
3: Mo sọ bẹ́ẹ̀. Ó ní torí kí mọ́ bàá gọ́ ẹ mọ̀ pé àwọn ọmọ tó bá ti yàtọ̀. Mo fẹ́ pé mo pé àbí mi mọ ọdún mi wá rí i lónìí kò kí sí wọn lọ mọ àwọn obìnrin tó máa ń bóòdì láti sọ̀rọ̀
0: ní gbangba. Pé kẹ́ ẹ mọ̀ bá àṣà bá lóyún olóyún ló jẹ́ káwọn ó jáde nílé.
3: Ojú ni tí
0: àwọn ti ohun tó jẹ́ káwọn ó jáde nù ṣùgbọ́n ìyáálé ti ń bẹ nílé yín gangan gangan káàdì bàbá yẹn ti tán. Tẹ́ ẹ bá ṣèráyìn àti ilé tún wá pè. Bóyá ká sáré sọ bí ìṣẹ́jú méjì kí tó tún parí. Ọlọ́run bùkún bàbá yìí gan. ta ba n soro nipa idile ti e ba gbo dada alawon to ti ni yawo mi bayi ti o si je pa o meje nu to ti sabiya mo oro ko ta wa bere mo ro pe beyen gangan na nlo alawon bi ya bolon ti ko fun mo nu tabi kada

0: Kari Monday, Apolori Omo Salami, Lagilu FM 96.7, Felele Lawa, Tatim Pase, Pioba.
1: Ọ̀ràwọ̀ ẹ̀dá nílé ayé.
2: Ìrírí ẹ̀dá, ìrírí ayé kan kìí tini títí tí kò tini ká. Ọgbọ́n ní fi kọ́ ni. Ìrírí ẹ̀dá lètò kan tata tí ń kọ́ni lọ́gbọ́n. Ètò tí ń yọni kúrò níbi ìrònú àbáàdì. Ètò tí ń yọni kúrò níbi ikú òjijì. Ètò ìrírí ẹ̀dá abala méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ló pín sí. Abala àkọ́kọ́ ni abala ọgbọ́n ò pín síbì kan. Ibẹ̀ láti máa ṣàlàyé àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan tó bá ru wa lójú táwọn ọlọ́gbọ́n olóyè ti máa fún wa lómi ọgbọ́n mu. Abala ìkejì ni abala ìrírí ẹ̀dá láti máa mú ohun tó ṣẹlẹ̀ sí ẹnìkan rí wá fún gbogbo ènìyàn. Ètò ìrírí ẹ̀dá ọgbọ́n ní fi ń kọ́ni yóò máa wáyé látẹnu ọmọ yín àbúrò yín olólùfẹ́ yín Òkìkíọlá Ayébọ́yìn Táyélolú ọmọ Abọ́ládé ní ìkànnì ti Lágelú 96.7 FM òkè gajòkè nífẹ̀lẹ̀lẹ̀ Ìbàdàn gbogbo ọjọ́ Àlàmísì mọ́júmọ́jẹ́